0: yóò fara hàn, èyí jẹ́ wípé bí ó tilẹ̀ ti fara pamọ́ lé ọ̀run, bí ó tilẹ̀ ti lọ sí ọ̀run, ó ń padà bọ̀, àti nígbà náà yóò fara hàn àwọn àyànfẹ́. Jésù Kristi ń padà bọ̀. Lẹ́ẹ̀kejì, Timotiu kìíní orí kẹfà ẹsẹ̀ ìkẹrìnlá. Kí ìwọ kí ó pa òfin mọ́ lé àìlábàwọ́n, lé àìlẹ́gàn, títí di ìfarahàn olúwa wa Jésù Kristi. Títí di ìfarahàn olúwa wa Jésù Kristi. Titu orí kejì ẹsẹ̀ ìkẹtàlá. Kí a máa wo ọ̀nà fún ìrètí tí ó ní ìbùkún àti ìfarahàn ògo Ọlọ́run wa tí ó tóbi, àti ti olùgbàlà wa Jésù Kristi. Gbogbo àwọn ẹsẹ̀ yìí jẹ́ kí ó dá wa lójú wípé Jésù Kristi, ẹni tí ó ti lọ sí ọ̀run, ẹni tí ó jókòó lé ọwọ́ ọ̀tún Ọlọ́run, ó ń padà bọ̀. Lẹ́ẹ̀kejì, Hebreu orí kẹsàn-án ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Bẹ́ẹ̀ ni Kristi pẹ̀lú, lẹ́yìn tí ó ti fi rúbọ lẹ́ẹ̀kan ṣoṣo láti ru ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀, yóò farahàn nígbà kejì láìsí ẹ̀ṣẹ̀ fún àwọn tí ń wo ọ̀nà rẹ̀ fún ìgbàlà. Ó sọ wípé lẹ́ẹ̀kan ṣoṣo Jésù Kristi ti fi ara rẹ̀ rúbọ fún ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní ìgbà kejì, nígbà tí yóò farahàn. Kì í ṣe wípé yóò tún wá ṣe ìrúbọ fún ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n yóò farahàn fún àwọn tí ń wo ọ̀nà rẹ̀ láìsí ẹ̀ṣẹ̀ fún ìgbàlà. Nínú Johanu kìíní orí kejì ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Àti nísinsìnyí, ẹ̀yin ọmọ mi, ẹ máa gbé inú rẹ̀ pé nígbà tí òun ó bá farahàn, kí a lè ní ìgboyà níwájú rẹ̀, kí ojú má sì ti wá níwájú rẹ̀ ní ìgbà wíwá rẹ̀. Bí ènìyàn bá wà nínú ẹ̀ṣẹ̀, ní ìgbà wíwá Jésù Kristi, ní ìgbà ìpadàbọ̀ Jésù Kristi, irú ẹni bẹ́ẹ̀ kò ní lè bá Jésù lọ, kò ní lè bá Jésù jọba. A kì yóò lè yí padà kí a sì gbà sókè pẹ̀lú àwọn ènìyàn mímọ́. Nítorí bẹ́ẹ̀, ojú yóò ti irú ẹni bẹ́ẹ̀. Orí kẹta láti ẹsẹ̀ ìkíní, ẹ wò ó, irú ìfẹ́ tí Bàbá fi fẹ́ wa, tí a fi ń pè wá lé ọmọ Ọlọ́run, bẹ́ẹ̀ lè a sáà jẹ́. Nítorí èyí lé ayé kò ṣe mọ̀ wá, nítorí tí kò mọ́ olùfẹ́. Ọmọ Ọlọ́run lè àwa ṣe nísinsìnyí, a kò sì tí ì fi hàn bí àwa ó ti rí. Àwa mọ̀ pé nígbà tí a bá fi hàn, àwa mọ̀ wípé nígbà tí a bá fi hàn, a ó dàbí rẹ̀, nítorí àwa ó rí àní bí òun ti rí. Olúkúlùkù ẹni tí ó bá sì ní ìrètí yìí nínú rẹ̀, àwẹ̀ ara rẹ̀ mọ́ àní bí òun ti mọ́. Lónìí a ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, a ti kà á sí wa létí, àwa pàápàá ti kà á nínú Bíbélì wa, a sì ti ṣe àlàyé kíkún nípa àjíǹde ti ẹ̀mí àti ìlépa mímọ́. Kí ni ìlépa ti ọkàn rẹ? Ṣé a ti jí òdìdí pẹ̀lú Kristi? Ṣé o ti ní Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà rẹ? Ṣé o ti di òkú sí ẹ̀ṣẹ̀, o sì wà láàyè sí Ọlọ́run? Ṣé o ti faramọ́ Kristi, o sì ní ààbò nínú Kristi? O ní ìyè ànípẹ̀kun nínú Jésù Kristi. Ìyè ànípẹ̀kun yìí sì wà ní ìpamọ́. O kò jẹ́ kí ẹnikẹ́ni tàbí ohunkóhun kí ó fọwọ́ kàn án. Ṣe o ní ìrètí nínú Ọlọ́run wípé nígbà tí Jésù Kristi yóò farahàn, nígbà tí yóò dé lẹ́ẹ̀kejì, wípé a ó ṣe onípò padà, a ó gbà kúrò nínú ayé yìí, ó wà pẹ̀lú àwọn ènìyàn mímọ́ lókè, ó ní ìpín àti ipa nínú ìpalárada àwọn ènìyàn mímọ́. Ó yẹ kí a bá Ọlọ́run sọ̀rọ̀. Bí o bá tí ní ìdánilójú wípé a gba ọkàn rẹ là, ó yẹ kí o sọ fún Ọlọ́run wípé o fẹ́ ní ìgbàlà tòótọ́. Bí o bá ti ní ìgbàlà, ṣé àti wẹ̀ ọmọ àti sọ ọkàn rẹ di mímọ́? Ṣé ìwọ tí o ní ìrètí yìí nínú rẹ, ṣé o ń wẹ ara rẹ mọ́ nígbà gbogbo àní gẹ́gẹ́ bí òun ti mọ́? Ẹ jẹ́ kí a dìde dúró, kí a bá Ọlọ́run sọ̀rọ̀, kí a gbàdúrà títí a fi ìdánilójú pé ó ṣeéṣe kó jẹ́ láṣáálẹ̀ yìí, tàbí ní òru, tàbí ní ìgbàkúgbà, ni Jésù Kristi yóò dé wípé ojú kò ní tì wá, wípé a ó múra sílẹ̀, a ó lè bá Jésù lọ nígbà tí ó bá dé. Olorun baba wa adupe lowo yin wo pe e fa wa sumo odo ara yin lati mo yin nipasẹ Jesu Christi nje an bebe bi a ti wa loni wo pe gbogbo on to sijibo wa ti ko je ki a mo eyin Olorun wa gege bi eleda wa ati olugbala wa e ka awon iboju won yi kuro ni oruko Jesu e je ki a ri Jesu ki a si ri yin e je ki a le tele ona iye yi titi de opin e fun a ni ore ofe ti o je ranwo fun wa lati le je ti yin titi ni oruko Jesu Kristi Olowa wa ninu Timothy keji ori keta lati ese ikini ṣugbọn eyi ni ki o mo pe ni ikehin ojo igba ewo yo de nitori awon eniyan yo je olufe ara won olufe owo afunu agberaga asoro boboro asa egboran si obi alai lope alai mo alai nife alai le darijini abanije alai le ko ara won ni ijanu ohun roro alai nife ohun rere onikupani alagidi olokan giga olufe faaji ju olufe olorun lo awon ti won ni afarawe iwa bi olorun ṣugbọn ti won se agbara re yera kuro lodo awon wonyi pelu nitori ninu iru eyi li awon tin ra ko wo inu ile ti won sin di awon obirin alai logbon ti adi eseru ni igbesin ti asin fi oniruru ife kufe fakiri won fi igbagbogbo keko won ko si le de oju imo otito bi o ba wo awon eso olorun ti aka won yi ti o se wo ohun ti an soro re loni o ri daju wi pe o so nipa igbesi aye ti opolopo awon aladugbo wa awon ara ati ore ti won wa loni mo so loni nipa iwa ailofin ti igba isinsin yi iwa alailofin ti igba isinsin yi bi o ba wo awon ese olorun ti atika yo yi odaju we pe ewu popo nipa ti emi ni o yi awa onigbagbo ka ninu aye ese ti awa yi okan ninu awon aimi ewu ti o yi wa ka ni iwa alailofin iwa aiwa bi olorun ti o wa lowo gbogbo eniyan ti o ngbe layika wa gege bi ijo olorun ati gege bi onigbagbo tooto ewu popo ni o doju ko wa ati isubu tabi ikose ko jina si awa ti a wa ninu aye nitori awon apere ti a nri lojojumo ani lati ma sora nitori iba se omode tabi agba omo ileiwe tabi abeleko tabi eni ti o mo oko mo ka tabi eni ti ko mo kankan ohun ti a ri ni wipe iwa ailofin iwa jagidijagan iwa ife ara eni tabi ojukokoro ohun lo kun aye lode oni nitori eyi ni Paulu ti a tọpasẹ rẹ lati emi Olorun ni o se n kọwe si Timothy ti o n sọ fun wi pe ni igba ikehin ọjọ eyi je igba ti a wa yi wi pe yo je igba ewu lọpọ lọpọ o so wi pe idi re ti yo fi je igba ewu ni wi pe ọpọlọpọ ni o je olufe ara won olufe owo tabi agberaga tabi awon ti ko le ko ara won ni ijanu awon alaimo awon elese awon ti o je wipe won ma gbe igbe aye ti ko bikita fun ofin olorun bi a ba si ri iru awon eniyan be ni idajo olorun paapa yo ma wa sori won ki se ni aye yi nikan bi ko se ni aye yi ati ni aye tin bo ki eko yi ati oro yi ki o le yi o dara dara a o so eko na ni ipele meta ikini aibikita fun ofin olorun ekeji ibinu tabi idajo olorun lori elese iketa ona abayo ikini aibikita fun ofin olorun bi abawo awon onidajo ori iketa dilogun lati ese kini okunrin kan si wa ni ile oke Ephraimu oruko eni ti je Mika wose karun okunrin na Mika si ni ile orisa kan o si se Ephodu ati Terafimu o si ya okan ninu awon omo re okunrin soto eni ti o si wa di alufa re ese kefa so fun awe pe le ojo won ni oba kan ko si ni Israeli olukuluko eniyan si nse eyi ti o to li oju ara re eyi ni a npe ni iwa ailofin tabi iwa aibikita fun ofin olorun mo ka ese ikini fun ki o le yo wi pe eni ti a soro re yi o je okan ninu awon omo Israeli awon ti a ti fun ni ofin olorun majemo olorun ilana olorun ati ase olorun ti o ye ki won ki o tele ni ati akoko Mose ni ati fun ni ilana ti o pe ilana ti won le tele ti o je wi pe igbesi aye won a wo olorun a si wo ni lori sugbon gege bi eni ti o ti peyinda gege bi eni ti o ti fi ara re sofa si owo awon ti o wa ninu aye ti o sin tele apere buburu ti o wa le aye ohun ti a so fun ani wipe eniyan yi o ko ile orisa nje o le ronu bi omo Israeli ti a ti gba kuro ninu oko eru omo Israeli ti a ti ra pada omo Israeli ti a ti fa wa si iwaju Olowa omo Israeli ti Olorun ti se laala tabi wahala popo lori won lati fun li ofin awon omo Israeli ti a ti gbe awon olori alofa ati awon omo Lefi dide nipase won awon omo Israeli ti a ti ko nipa ti isin ti ago ti a ti so fun iru ohun ti o ye lati se ohun ti o ye lati je igbesi aye ti o ye lati gbe ati pe bi o se ye ki a ko orisa sile bi o ba wo ofin mewa ti a gbele won lowo ikini so wipe won ko gbodo ni olorun miran pelu olorun ayeraye olorun eledawa ikeji nso fun awi pe won ko gbodo fori bale fun kon yala le orun tabi le aye tabi ni inu omi tabi ni salele iketa be na lo nso nipa ti olorun wi pe won ko gbodo pe oruko oluwa lasan ikerin lo nso fun awi pe won lati ya ojo oluwa si mimo lati ranti re lati si ati lati tele ona re gege bi ati la sile fun won sugbon o se ni laanu wi pe ni akoko yi won fowo ro ofin olorun seyin won fowo ro ilana ati ase olorun seyin a ri okunrin yi okan ninu omo Israeli ninu eya ti Ephraimu ti o ko ile orisa ti o si wo aso ti o le fi sin orisa yi ti o tun pe omo re ohun nikan ko si orisa yi sugbon o tun pe omo re lati je alofa fun rirobo si orisa awon ti won so fun ni ese kefa e pe ni ojo won ni oba kan ko si ni Israeli nitori be olukuluku eniyan se eyi ti o to le oju ara re bi o ba wo aye nisisiyi omo ko gbo ti baba aya ko gbo ti oko eni ti o wa nile ise ko gbo ti oga ti o nko nise awon ti o dabi ipere ti o sese n goke wa won ko gbo ti awa ti won ba laye awon eni ti o je alaigbon won ko gbo ti awon ologbon nitoto ofin olorun wa nitoto eko ihinrere wa nitoto ilana ti a ti la sile fun wa ninu ijo gege bi oro olorun o wa ti o je wipe a ko fi di wa leti
1: ojojúmọ́ ni a ń sọ fún wa nínú ìjọ wa níhìn-ín, ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé síbẹ̀síbẹ̀ bí a tilẹ̀ ní àwọn tí ó lè tọ́ wa sọ́nà, síbẹ̀síbẹ̀ bí a tilẹ̀ ní àwọn àlùfáà, síbẹ̀síbẹ̀ bí a tilẹ̀ ní àwọn tí ó lè kọ́ni, síbẹ̀síbẹ̀ bí a tilẹ̀ ní ìhìn rere tí ó péye tí ó pé ojú owó, síbẹ̀síbẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń gbé ìgbésí ayé àìbìkítà fún òfin Ọlọ́run. Bí a bá wo àwọn ọba kejì, orí kẹtàdínlógún, àwọn ọba kejì orí kẹtàdínlógún, tí a sì wò láti ẹsẹ̀ ìkẹrìnlélọ́gbọ̀n títí di òní yìí, wọ́n ń ṣe bí ìṣe wọn àtijọ́. Títí di òní yìí, wọ́n ń ṣe bí ìṣe wọn àtijọ́. Nítòótọ́, èyí ń sọ̀rọ̀ nípa àwọn ọmọ Ísírẹ́lì, ó sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ní Ọlọ́run ṣùgbọ́n wọ́n hùwà bí ẹni tí kò ní Ọlọ́run. Wọ́n ní òfin, wọ́n hùwà gẹ́gẹ́ bí ẹni tí kò ní òfin. Wọ́n ní ìtọ́ni, wọ́n ní ìlànà, wọ́n hùwà gẹ́gẹ́ bí ẹni tí kò sí ìlànà tàbí ìtọ́ni fún. Ó ń sọ wípé títí di òní yìí, wọ́n ń ṣe bí ìṣe wọn àtijọ́. Mo rò wípé a lè sọ èyí kan náà fún ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ wípé ọjọ́jọ́ ìsinmi wọ́n máa lọ sílé ìsìn, a máa ń ka ìwé bíbélì ọ̀rọ̀ Ọlọ́run fún wọn. Ó ṣeéṣe kí àwọn àlùfáà wọn kí ó máa bá wọn sọ̀rọ̀ wípé Jésù ti kó fún wa láti kó ẹ̀ṣẹ̀ wa lọ, wípé ó yẹ kí a kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, kí a gbé ìgbésí ayé òdodo, wípé bí ẹnikẹ́ni bá nínú Kristi Jésù, ó di ẹ̀dá titun, ohun àtijọ́ ti kọjá lọ sí kíyèsí wọn di titun. Ó ṣeéṣe kí a rí àwọn wọ̀nyí, kí a sì lè sọ nípa wọn wípé títí di òní, bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n lọ sí ilé ìsìn, títí di òní bí ó tilẹ̀ jẹ́ wípé àlùfáà ń ṣe wàhálà lórí wọn, títí di òní bí ó tilẹ̀ jẹ́ wípé ní ìdàpọ̀ ojú ilé a máa ń kọ́ wọn ní ọ̀rọ̀ Ọlọ́run, títí di òní bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n ka ara wọn sí ọmọ ìjọ, títí di òní bí ó tilẹ̀ jẹ́ pé àwọn pàápàá jẹ́ agbátẹrù ìhìn rere tó máa ń sọ wípé àwọn jẹ́ ti Ọlọ́run, síbẹ̀síbẹ̀ títí di òní yìí, wọ́n ń ṣe bí ìṣe wọn àtijọ́. Irọ́ kúrò lẹ́nu wọn, àgbèrò kúrò lọ́wọ́ wọn, ìwọṣọ ayé, ìjẹun ayé, ìlọ́kọ láyà ti ayé kò kúrò lọ́wọ́ wọn. Ìrédè òrónkọ́, kí a máa jẹ ẹbọ káàkiri, tàbí kí a rò wípé ẹnìkan ṣe ṣíṣe níyìn, ṣíṣe lọ́hùn, a láti rí mi níbẹ̀. Ó ní títí di òní yìí, wọ́n ń ṣe gẹ́gẹ́ bí ìṣe wọn. Ó ṣe ní láàánú wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀, bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n á fi ọ̀sán wá sí ilé ìsìn, wọ́n á fi òru lọ sí ilé ẹlẹ́bọ lóògùn. Ó gbọ́ nípa wọn tó jẹ́ pé ọ̀sán wọn gbé bíbélì, ṣùgbọ́n lóru wọn tún bẹ̀rẹ̀ sí ní kúnlẹ̀ fún òrìṣà. Èyí ni a ń sọ wípé títí di òní yìí, wọ́n ń ṣe gẹ́gẹ́ bí ìṣe wọn àtijọ́, ìwà àtijọ́, ìrìn àtijọ́, àwọn ọ̀rẹ́ abánidẹ́ṣẹ̀ àtijọ́, owó ẹ̀yìn tí wọ́n máa ń san ní ayé àtijọ́, wọ́n ṣe ń ṣe bẹ́ẹ̀ títí di òní yìí. Ó wá ń sọ wípé wọn kò bẹ̀rù Olúwa, bẹ́ẹ̀ ni wọn kò ṣe bí ìdásílẹ̀ wọn tàbí ìlànà wọn tàbí òfin àti àṣẹ tí Olúwa pa fún àwọn ọmọ Jákọ́bù tí ó sọ ní Ísírẹ́lì wọ ẹsẹ̀ ogójì. Wọn kò gbọ́, ṣùgbọ́n wọ́n ṣe bí ìṣe wọn àtijọ́. Bí mo ti ń ka èyí, ó ṣeéṣe kí ẹ̀mí Ọlọ́run kí o máa tọ́ka sí ìgbésí ayé rẹ àti ìwà rẹ, tí ó dàbí ẹni wípé ìwà tí ò gbólógbó ti àtijọ́, ìwà tí ò gbólógbó ọkùnrin ni òun ló ṣì wà lọ́wọ́ rẹ, wípé àmì ìyípadà, àmì ìgbàlà, àmì wípé o ti bá Jésù pàdé, àmì wípé o jẹ́ ti Ọlọ́run, àmì wípé o wà nínú ìjọ ti Bíbélì tí ó gba gbogbo Bíbélì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, a ò rí irú àmì bẹ́ẹ̀ lára rẹ. Ó ní bẹ́ẹ̀ ni àwọn orílẹ̀-èdè wọ̀nyí bẹ̀rù Olúwa, ó dàbí ẹni pé wọ́n bẹ̀rù Olúwa, wọ́n máa ń gbàdúrà, ó dàbí ẹni pé wọ́n máa ń képe Olúwa, wọ́n tilẹ̀ ní Bíbélì, ṣùgbọ́n ó ń sọ fún wa, wọ́n sì sin àwọn ère fínfín wọn pẹ̀lú àwọn ọmọ wọn àti àwọn ọmọ ọmọ wọn. Bí àwọn bàbá wọn ti ṣe, bẹ́ẹ̀ lè àwọn náà ń ṣe títí di òní yìí. Ṣé a mọ̀ wípé àwọn bàbá wa ọ̀pọ̀lọpọ̀ ni ó dàbí ẹni wípé wọ́n máa ń lọ sí ilé ìsìn ní tòótọ́, ṣùgbọ́n ìwà ìbọ̀rìṣà ò kúrò lọ́wọ́ wọn. Àwọn tí wọ́n ń gbé ọ̀pá àlùfáà ni wọ́n ń gbé ẹkọ eégún láàrin ọ̀sẹ̀. Àwọn tí ó dàbí ẹni pé ní àkókò Kérésìmesì àti ní àkókò àjínde, àwọn ni wọ́n máa ń kọrin, wọ́n tilẹ̀ máa ń gbá àwẹ̀ pàápàá ní àsìkò Lẹ́ǹtì. Ṣùgbọ́n oògùn ìbọ̀rìṣà, eégún, ẹmu àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí kò kúrò lọ́wọ́ wọn. Ó sì sọ wípé ohun tó ṣe wá láàánú ni pé àwọn ọmọ wọn pẹ̀lú tí wọ́n lè kọ, tí wọ́n lè kà, tí wọ́n mọ ọ̀rọ̀ Ọlọ́run, òfin Ọlọ́run, àwọn pàápàá ń gbé ìgbésí ayé àìlófin, àìtẹ̀lé Ọlọ́run tímọ́tímọ́ àti pátápátá. Ẹ jẹ́ kí a wo Kọ́rìntì kínní orí karùn-ún, à ń kà á láti ẹsẹ̀ kínní. Kọ́rìntì kínní orí karùn-ún láti ẹsẹ̀ kínní. A ròyìn rẹ̀ kalẹ̀ pé àgbèrè wà láàrin yín, àti irú àgbèrè tí a kò tilẹ̀ gbúrò rẹ̀ láàrin àwọn kèfèrí, pé ẹnìkan nínú yín fẹ́ aya bàbá rẹ̀. Ohun tí a lè sọ níhìn-ín ni wípé ìwà tí ó wà láàrin ìlú, bí a kò bá ṣọ́ra, ó lè wọ inú ìjọ. Kọ́rìntì jẹ́ ìlú tí ó burú jáì, ìlú tí ó ta ara wọn sí ìwà ìrí, ìfẹ́kọ́fẹ́, àgbèrè, panṣágà, àti ìfi ọkùnrin àti obìnrin bara ẹni jẹ́. Ṣùgbọ́n nígbà tí ìhìnrere Jésù Kristì wá sí àárín ìlú yìí, ni àwọn kọ̀ọ̀kan ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ronúpìwàdà, ni wọ́n bẹ̀rẹ̀ sí ní túmbá tí wọ́n ń kúnlẹ̀ níwájú Ọlọ́run wípé ó ṣe wọ́n láàánú wípé wọ́n ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí ó burú jáì, wípé bí Ọlọ́run bá lè dáríjì wọ́n, àwọn ó fi ara wọn sọ́wọ́ Ọlọ́run pátápátá, Ọlọ́run sì dáríjì wọ́n. Èyí ni a fi pè wọ́n ní àwọn ará, tí a fi pè wọ́n ní ìjọ Kristi, tí a fi pè wọ́n ní ìyàwó ọ̀dọ́ àgùntàn, tí Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní kọjú sí wọn ṣe lóore. Ìdáríjì ti dé, ìgbàlá ti dé, ìdáǹdè àti ìràpadà ti jẹ́ tiwọn. A sì ti ń kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, a fún wọn ní olùkọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ó ga jù ní ìgbésí ayé ìgbà náà. Èyí ni Pọ́ọ̀lù Apóstólì ló ń kọ́ wọn lẹ́sẹ lẹ́sẹ, tí ó sì fi àwọn iṣẹ́ ìyanu nípa ti àwọn ẹ̀bùn ẹ̀mí tí ó fi dá wọn lọ́lá. Ṣùgbọ́n ohun tó ṣe wá láàánú ni wípé ìwà àtijọ́ tún wọlé tàn wọ́n lọ. Ní ìgbà tí Pọ́ọ̀lù ti kúrò láàrin wọn, ó wá ń gbọ́ ìròyìn, kì í ṣe ìròyìn tí ó dùn mọ́ni nínú, ṣùgbọ́n ìròyìn tí ó bani nínú jẹ́. Ó wá sọ wípé a ń ròyìn rẹ̀ kalẹ̀, ó jẹ́ ohun tí a kò lè fi pamọ́. Ó sọ wípé àgbèrè wà láàrin yín. Ǹjẹ́ bí a bá jẹ́ olóòótọ́ sí Ọlọ́run, àwa tí a sọ wípé a ti di ẹni ìgbàlà, àwa tí a sọ wípé a ti dáríjì wá, àwa tí a sọ wípé a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ṣe iyebíye wé ọkàn wa mọ́, àwa tí a sọ wípé a ti kọ orúkọ wa sí ìwé ìyè Ọlọ́run, àwa tí a sọ wípé a ń retí bíbọ̀ Kristì lẹ́ẹ̀kejì, ǹjẹ́ àgbèrè kò ti wọ inú díẹ̀ díẹ̀ nínú wa? A sá ń ròyìn rẹ̀ kalẹ̀ wípé àgbèrè wà láàrin yín. Ìhà ṣe wípé àwọn ènìyàn wọ̀nyí kò mọ̀ wípé ó lòdì, ó sì jẹ́ ẹ̀ṣẹ̀, ó jẹ́ ohun tí yóò fa ìbínú ìdájọ́ Ọlọ́run sí orí wọn láti wo àgbèrè. Bí o bá jẹ́ olùkà Bíbélì dáradára, ó rí wípé láti Jẹ́nẹ́sìsì ni a ti ń kìlọ̀, ni àwọn alóore, àwọn wòlíì ni wọ́n ti ń ké gbàjarì, tí wọ́n sọ fún àwọn ènìyàn wọ̀nyí pé àgbèrè jẹ́ ohun èérí, ohun tó dọ̀tí níwájú Ọlọ́run, ó sì jẹ́ ẹ̀ṣẹ̀ tí ó máa ń fa ìbínú Ọlọ́run wá sórí ẹni. Bí o bá ka Exodo, ó rí níbẹ̀. Bí o bá ka Levitico tàbí Númeri tàbí Deuteronomy, ó wà níbẹ̀ gbangba wípé àgbèrè tàbí panṣágà, ó jẹ́ ìwà èérí, ìwà ẹ̀ṣẹ̀ sí Ọlọ́run. Ọlọ́run sì sọ pé bí ẹnikẹ́ni bá ṣe irú nǹkan bẹ́ẹ̀, ìdájọ́ yóò wá sórí rẹ̀. Bí o bá ka àwọn ìwé Samueli tàbí àwọn ọba tàbí àwọn onídàájọ́, tàbí bí o bá ka àwọn ìwé òwe tàbí oníwàásù, tàbí o ka Isaiah tàbí o ka Jeremiah, tàbí o wá sínú Májẹ̀mú titun láti Matthew dé Marko dé Luke dé Johannu dé ìṣe àwọn apọ́sẹ́lì dé Rómù àti dé

àti irú àgbèrè tí a kò tilẹ̀ gbúrò láàrin àwọn kèfèrí pé ẹnìkan nínú yín fẹ́ aya bàbá rẹ̀, kí ni wọ́n ṣe nípa rẹ̀? Ǹjẹ́ wọ́n sọkún? Ǹjẹ́ wọ́n ronú pẹ̀wàdà? Ǹjẹ́ wọ́n bẹ Ọlọ́run? Ǹjẹ́ wọ́n bẹ̀bẹ̀ fún ìwẹ̀nàmọ́ àti àṣepé? Ǹjẹ́ wọ́n bẹ̀bẹ̀ wí pé kí a dáríjì wọn wẹ́sẹ̀ ìkejì? Ẹ̀yin sì ń fẹ̀ sókè, ẹ̀yin kò kúkú kàánú kí a lè mú ẹni tí ó hu ìwà yìí kúrò láàrin yín. Ohun tí a ń sọ ni wí pé àwọn ènìyàn wọ̀nyí wọ́n gba ìwà tí ó wà nínú ayé àìbìkítà fún òfin Ọlọ́run, ìwà àìlọ́lọ́run, ìwà ẹni tí kò ní ìmọ́lẹ̀ ìhìn rere, wọ́n gba irú ìwà bẹ́ẹ̀ láti wá sí àárín wọn. Bí a bá ṣe bẹ́ẹ̀, tí a ní ìwà ìbìkítà fún òfin Ọlọ́run, kí ni ìdájọ́ tí ó wà lórí irú ìwà bẹ́ẹ̀? Ẹ jẹ́ kí a wo orin Dáfídì orí keje láti ẹsẹ̀ ìkọkànlá. Ọlọ́run ni onídàájọ́ òdodo, Ọlọ́run sì ń bínú sí ẹlẹ́ṣẹ̀ sí ènìyàn búburú lójoojúmọ́. O jẹ́ mọ̀, bí o bá jẹ́ ẹni tí ó tún tọwọ́ bọ ẹ̀ṣẹ̀, ìbínú Ọlọ́run tẹ̀lé ọ gẹ́gẹ́ bí òjìji rẹ ti máa ń tẹ̀lé ọ. Níbikíbi tí o bá wà, balùwẹ̀ ni, nínú ilé ni, níbi iṣẹ́ ni, lóko, nílé, lọ́nà, níbikíbi, ìbínú Ọlọ́run tẹ̀lé àwọn tí wọ́n ń dẹ́ṣẹ̀. Ó sọ wípé Ọlọ́run sì ń bínú. Bí a bá sọ pé Ọlọ́run bínú, jẹ́ kí ó yí ọ. Ìgbà tí Ọlọ́run bínú ni ó lé Ádámù àti Éfà jáde, ìbínú Ọlọ́run nìyẹn. Ìgbà tí Ọlọ́run bínú ni kíkó omi ni ó wá láti kó àwọn tí ó wà ní ayé, ní ìgbà náà ni ó kó wọn lọ. Bí a bá sọ wípé Ọlọ́run bínú, ìgbà tó bínú ni ó sọ fún àwọn ọmọ Ísírẹ́lì wípé gbogbo àwọn wọ̀nyí tí ó ti rí ilẹ̀ Kénánì, ṣùgbọ́n tí wọ́n fi ọkàn àìgbàgbọ́, ọkàn àìmoore hàn, tí wọ́n sì dá ìfòyà sí ọkàn àwọn ènìyàn náà, kì yóò sí ẹnìkan ṣoṣo nínú wọn tí ó lè wọ ilẹ̀ ìlérí. Bí a bá sọ wípé Ọlọ́run bínú, bí o bá ka Májẹ̀mú láéláé dáradára, nígbà tí wọ́n lọ sí ẹ̀ṣẹ̀ àgbèrè àti panṣágà, ni ọ̀kẹ́ àìmoye nínú wọn ni a pa wọ́n rẹ́ lójú kan náà ní ọjọ́ kan. Bí a bá sọ wípé Ọlọ́run bínú, èyí ni wípé gbogbo ọmọ Ísírẹ́lì lákòókò kan, nítorí ìbínú àti ìdájọ́ Ọlọ́run, ó lé wọn lọ sí Bábílónì tí wọ́n jìyà fún 70 ọdún. Bí a bá sọ wípé Ọlọ́run bínú, rántí Sàfírà àti rántí Ananiah. Bí a bá sọ wípé Ọlọ́run bínú, kí o rántí ìdájọ́ tí Ọlọ́run mú wá sí orí Ahabu àti Jezebeli àti gbogbo àwọn ìdílé rẹ̀. Èyí ni à ń pè ní ìbínú Ọlọ́run. Bí o bá jẹ́ apẹ̀yìndà, ẹlẹ́ṣẹ̀, ẹni tí ó ń rí òfin Ọlọ́run kọjá, ẹni tí ó ń gbé ìgbésí ayé rẹ̀ bí ẹni wípé kò sí Ọlọ́run, bí ẹni wípé kò sí ìlànà, bí ẹni wípé kò sí òfin, bí ẹni wípé a kò tí ì kọ́ wa gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tí ó ń gbé bí àwọn kèfèrí aláìlófin, àwọn tí wọn kò ní ìmọ́lẹ̀ ìhìn rere, bí o bá jẹ́ ẹni tí ó ń gbé ìgbésí ayé irú ẹni bẹ́ẹ̀, ó ń sọ fún ọ wípé ìbínú Ọlọ́run wà lórí rẹ nígbà gbogbo lójoojúmọ́. Abájọ ti irú àwọn ènìyàn bẹ́ẹ̀ kì í ní ìfọkànbalẹ̀. Abájọ, bí ó tilẹ̀ wọ̀n kí wọn kí ó jẹun tó, wọn a máa gbẹni lójoojúmọ́. Kò sí ohun tí wọ́n lè ní tí ó lè tẹ́ wọn lọ́rùn, kò sí sí ohun tí wọ́n lè ní tí ó lè jẹ́ ìrànwọ́ fún wọn, nítorí wípé ìbínú Ọlọ́run wà lórí ẹlẹ́ṣẹ̀ lójoojúmọ́. Pé ìgbésí ayé rẹ, ṣé àgbèrè wà ńbẹ̀? Ṣé panṣágà wà ńbẹ̀? Ojú kòkòrò ńkọ́, ìwà ayé ńkọ́, ìsọ̀rọ̀ ti ayé, ìjẹun ti ayé, ìbánidọ́rẹ̀ẹ́ ti ayé. Bí ó bá wà ní ìgbésí ayé rẹ, jẹ́ kí ó dá ọ lójú wípé ìbínú Ọlọ́run, ìdájọ́ Ọlọ́run wà lórí àwọn tí wọ́n ń rin irú ìrìn bẹ́ẹ̀. Wo òwe orí 11 ẹsẹ 21. Bí a tilẹ̀ fi ọwọ́ sọ ọwọ́ pọ̀, ènìyàn búburú kì yóò lọ láì jìyà. Ohun tí a ń sọ ni wípé ẹnikẹ́ni tí ó wò kí o fi ti ara rẹ lẹ́yìn, ṣé o mọ ìwà òmògọ̀, ìwà ìlọ́gbọ́n tí àwọn ẹlòmíràn máa ń hù? Ó ṣeé ṣe nínú ìjọ kan, bóyá ìjọ mìíràn ni ó wà, tí àlùfáà tó wà nínú ìjọ tí ó lè máa pè ọ́ láti ṣe àgbèrè tàbí panṣágà, tí ó máa sọ fún ọ wípé kò sí nǹkan.

ti a le se ti olorun le da lejo nitori pe alufa le ohun enikeni ti iba ma ti o leyin lati kohin si awon ilana awon ase awon ofin olorun enikeni ti ibaje ibaje woli le ti okun ibaje angeli papa lati orun wa ti on kin oleyin we pe je ki aso ta ba fe se ko si on kon ti o le da lati eyin re je ki o yi o we pe bi a ti le fi owo so owo po eniyan buburu elese apeyida awon ti o ndese ni ikoko ti o ro we pe ko seni ti o mo an so fun awe pe won ki yi o lo laijiya bi o ba wo awon iwe oniwasu iwe oniwasu ori kejo ese ikokanla nitori ti a ko mu idajo se kankan si ise buburu nitori na aya awon omo eniyan mura papa lati se lati huwa ibi bi abawo awon elomiran ti won dese won ro pe olorun ko ri won se oran ti dafidi ori basheba ti o nwe ni ibi ti a ti le ri ni o nbere wo pe kini oruko obirin yi won so fun o ranse si nigba ti o ranse si basheba o dabi eni wo pe boya olorun sun boya olorun ori nitori pe ara ko san lese kan na sugbon oloyun obimo ori gbogbo le se ti dafidi se gbogbo iwakowa iwa ibaje ipaniyan ti dafidi se sugbon olorun ri o ran natani woli lati lo ba wo pe eyi ti o se ni ikoko sugbon idajo gbigbona yo wa ni gbangba bi o ba wo igbese aye dafidi lati igba na lo ida ko simi lati ma le dafidi iwa ibaje ko dekun ni ebi re ati wahala ninu ebi re nitori kini nitori wipe gbogbo awon ese ti ogbeni yise ni o ni akosile ni oju olowa bakan na ni iwa olorun loni ma se ro wipe nitori wipe idajo ode ba o ni ose ti o koja ni osu ti o koja ki o ro wipe ko si idajo idajo wa nitori ti a ko mu idajo se kankan si ise buburu nitori na aya awon omo eniyan mura papa lati huwa ibi wo ese iketala sugbon ki o dara fun eniyan buburu eyi ni akosile oro olorun ki o dara fun eniyan buburu bere lowo Judas Iscariot yo so fun o we pe ki o dara fun eniyan buburu bere lowo Saul oba akoko ti a fi je ni akoko awon omo Israeli yo so fun wipe ki yo dara fun awon eniyan buburu bere lowo Pharaoh tabi Nebuchadnezzar tabi Herodu ohun kan na ni gbogbo yo so fun wipe ko si bi eniyan buburu ti le se lati fa ojo re gun o daju wipe ibinu gbigbona ati idajo olorun yo wa sori won oni be ni ki yo fa ojo re gun ti o dabi ojiji nitori ti ko beru ni waju olorun o le ma so wipe awon ese ti a ka wonyi won je ti majemo lai lai ki o ma ro wipe nisisiyi a wa ni akoko ore ofe nitori be a le se ohunkohun ti a ba fe nitori aye ore ofe la wa awon elomiran wa ti won ma n tan ara won je be ti a ma n so wipe ma mo le popo fun mi akoko aye ore ofe la wa nisisiyi ni ro wipe nitori pe won ro pe won wa ni aye ore ofe won le se bi won ba ti fe won le fowo pa ida olorun loju won le re koja ofin olorun won le dese bi won ba ti fe je ka wo majemo titun ni Corinthi kini ori kewa Corinthi kini ori kewa lati ese ikefa nkan won yi si je si apere fun awa
ki awa ki o ma ba se ife ko fe ohun boboro gege bi awon pelu ti se ife ko fe be ni ki eyin ki o ma si je aborisha bi awon miran ninu won bi ati ko pe awon eniyan na joko lati je ati lati mu won si dide lati sere be ni ki awa ki o ma se agbere gege bi awon miran ninu won ti se ti egba mokanla le egberun eniyan se shubu ni jokan eyin kin wa nilo we pe bi atile wa ni akoko ori ofe bi o tile je we pe jesu ti ku lori igi agbelebo fun wa o nso fun wa pe bi a ba lo sinu ose bi a ba fowo pa ida olorun loju o daju wi pe ibinu olorun idajo olorun yo wa sori ese bakan na wo hebero ori kewa hebero ori kewa ese ikokan le logbon ohun eru ni lati sobo si owo olorun alaye ohun eru ni lati sobo si owo olorun alaye ki wa ni ona abayo bi o ba ti wa ninu ese bi o ba je apeyinda bi o ba ti nje eni ti o ngbe igbe aye ailofin igbe aye ti ko mo oro olorun igbe aye ti o ma rin irin kunrin isokoso igbe aye ti o ma nse ohun ti ko to ti o si mo wi pe idajo olorun wa lori awon ti won rin irin iru isina be se ona abayo wa se o ni ohun ti a le so bi a se le bo lowo idajo olorun wo danieli ori kerin danieli ori kerin lati ese iketa di logbon danieli ori kerin lati ese ikerin le logun segara fara fun mi danieli ori kerin ese ikerin le logun nitori na oba je ki imoran mi ki o je itewogba lodo re ki o si fi ododo ja ese re kuro ati aisedede re nipa fifi anu fun awon talaka bi yo le mu alaafia re pe nitori na oba nitori na okunrin obirin ijoye enikeni ti a le je je ki imoran yi ki o je itewogba lodo re ja ese re kuro ohun ti danieli n so fun oba nihin ni wepe ki o ronu pewada ki o ko ese sile nitori pe bi a tile fi owo so owo po bi elese ko ba ronu pewada bi asako apeyinda ti o n sa isansa kuro lodo oluwa bi ko ba pada wale bi omo olina kuna bi ko ba mo we pe ibi ti o n wa ile ajeji ti o n wa we pe bi o n ba n lo bi o ti n se nibe we pe iku ayeraye yo de ba ohun bi ko ba pada wale o daju we pe idajo olorun ni yo je ti re nje bi o ba n sa fun idajo olorun nje bi o ba mo we pe o ye ki o sa asala fun emi re ki o si le kuro labe ibinu olorun ti o gbona jojo kini o ye ki o se irunupo adani wepe ki o fi ododo ja ese re kuro ohun ti a so nihin ni wepe ki o je olooto ki o je olododo ki o mo wepe ese je ohun egbin ohun iri niwaju olorun ki o mo wepe agbere panṣaga ma n fa ibinu olorun ki o mo wepe eni ti o n pe ni abanidese kii se ore o je ota ti yo fa idajo olorun ati egun olorun wa si ori re ki o mo wepe ko si ibi ti o ti le da ese ni ikokan ni abole ni tabi ni okunkun wepe oju olorun ri o oju olorun wo o yio si mu idajo wa si ori gbogbo ese patapata ki o wa fi pelu otito pelu ododo ki o wa siwaju olorun ki o so fun wepe o je elese ma janankato wepe o je olosin olofarasin
tàbí olùfọkànsìn, ẹni tí ń lọ sílé ìsìn, ẹni tí ń ka bíbélì, ẹni tí ń fún alágbè lówó, ẹni tó ń ṣe tibí tàbí tọ̀hún, ó nípa èyí wọn ni tì kí o wá fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Má sọ wípé bàbá mi ni ó dẹ́ṣẹ̀, ìyá mi ló dẹ́ṣẹ̀, àwọn ènìyàn wa ló dẹ́ṣẹ̀, ṣùgbọ́n kò sí èyí tí mo mọ̀, bínú mi ti rí, bẹ́ẹ̀ ni ọwọ́ mi rí, bí òbí ti rí, bẹ́ẹ̀ nínú mi rí. Ọlọ́run sọ wípé wá pẹ̀lú òtítọ́, kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, sọ fún Ọlọ́run wípé o mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ni ọ́, kí o fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò, kí o sì kọ gba àìṣedéédé sílẹ̀ pátápátá, kí o lè jẹ́ wípé àánú Ọlọ́run àti ìdáríjì látọ̀dọ̀ rẹ̀ yóò jẹ́ tirẹ̀. O Jákọ́bù, Jákọ́bù orí kẹrin láti ẹsẹ̀ ìkẹfà, ṣùgbọ́n ó ń fúnni ní oore ọ̀fẹ́ sí i. Nítorí náà ni ó ṣe wí pé Ọlọ́run kọ ojú ìjà sí agbéraga. Ta ni agbéraga? Ẹni tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí ó ń pe ara ẹ̀ ní olódodo, agbéraga ni. Ẹni tí ó rin ọ̀nà ìṣìnà, ọ̀nà tí kò wà gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run, ṣùgbọ́n tí ó ń sọ wípé kò séwo, kò sẹ́ṣẹ̀, kò sí àṣedéédé tàbí àìṣòdodo ní ọwọ́ òun, ó jẹ́ agbéraga. Ẹni tí Ọlọ́run pè ní ẹlẹ́ṣẹ̀ àti apẹ̀yìndà, ṣùgbọ́n tí ó wá síwájú Ọlọ́run tí ó sọ wípé kò sí ẹ̀ṣẹ̀ ní ọwọ́ òun, ó jẹ́ agbéraga. Ó ní Ọlọ́run kọjú ìjà sí àwọn agbéraga, ṣùgbọ́n ó fi oore ọ̀fẹ́ fún àwọn onírẹ̀lẹ̀ ọkàn. Nítorí náà ẹ tẹríba fún Ọlọ́run, ẹ kọjú ìjà sí èṣù, òun yóò sì sá kúrò lọ́dọ̀ yín. Ẹ súnmọ́ Ọlọ́run, òun ó sì súnmọ́ yín. Ẹ wẹ ọwọ́ yín mọ́, ẹ̀yin ẹlẹ́ṣẹ̀. Bí o bá jẹ́ ẹni tí ó ń gba owó ẹ̀yìn, o jẹ́ ẹni tí o jẹ́ ilé rí níwájú Ọlọ́run. Ẹ wẹ ọwọ́ yín mọ́, ẹ̀yin ẹlẹ́ṣẹ̀. Bí o bá jẹ́ ẹni tó ń ṣẹ́yún, ọwọ́ rẹ kún fún ẹ̀jẹ̀, o sì jẹ́ ilé rí níwájú Ọlọ́run. Ó ń sọ wípé ẹ wẹ ọwọ́ yín mọ́, ẹ̀yin ẹlẹ́ṣẹ̀. Bóyá o lè ní ìwà tirẹ, ẹni tí ó bá fi owó pamọ́ síbì kan, bí o bá rí, ó ń sọ wípé ẹ wẹ ọwọ́ yín mọ́, ẹ̀yin ẹlẹ́ṣẹ̀. Báwo ni a ṣe lè wẹ ọwọ́ wa mọ́ tí a ó sì jẹ́ olódodo? Èyí jẹ́ nípa ìrònú pèwàdà àti àtúnṣe. Ó ní ẹ sì ṣe ọkàn yín ní mímọ́, ẹ̀yin oníyè méjì, kí inú yín kí ó bàjẹ́, kí ẹ sì gbà àwẹ̀. Èyí jẹ́ wípé kí a kàánú, àti ó ń sọ pé kí a gbà àwẹ̀. Ohun tí ó ń sọ ni wípé níhìn yìí kí a kàánú fún ẹ̀ṣẹ̀ wa, kí a ní ìbìnú jẹ́ ẹni ìwà bí Ọlọ́run, kí a mọ̀ wípé ẹ̀ṣẹ̀ tí a dá ó jẹ́ ohun tí ó burú níwájú Olúwa. Ó ní kí a sì sọkún, kí a sọkún. A máa ń rí àwọn ẹlòmíràn bí wọ́n bá wá sí irú ìsìn báyìí, wọ́n a máa wò fẹ́ẹ́fẹ́, kò síbí, kò sọ́hún, aka bíbélì wọn ò ní wo bíbélì, akọrin wọn ò ní kọrin. Bí a bá sì ń sọ nípa ẹ̀ṣẹ̀, ẹ̀rín la máa rí lẹ́nu wọn. Ṣùgbọ́n ń sọ fún wa wípé bí a bá ń fẹ́ ọ̀nà àbáyọ, tí a ń fẹ́ ojú rere Ọlọ́run, wípé ẹlẹ́ṣẹ̀ ò ní ẹ̀rín láti rín. Kò sí ohun tí ó fa ẹ̀rín fún ẹlẹ́ṣẹ̀ tí ó ń lọ sí ọ̀run àpáàdì, tí ìdájọ́ Ọlọ́run rọ̀ dẹ̀dẹ̀ lórí rẹ̀. Ó sọ wípé kí inú irú ẹni bẹ́ẹ̀ kí ó bàjẹ́, kí irú ẹni bẹ́ẹ̀ kí ó kàánú, kí irú ẹni bẹ́ẹ̀ kí ó sọkún. Ó ní ẹ jẹ́ kí ẹ̀rín yín kí ó di àwẹ̀, kí ó di ìbànújẹ́, kí ó di ẹkún sísun, àti kí ayọ̀ yín kí ó di ìkáàánú. Ẹ ra yín sílẹ̀ níwájú Olúwa, òun ó sì gbé yín ga. Ohun tí ó ń sọ nípa ìgbéga kò sọ nípa ìgbéga ti owó, ìgbéga ti àlùmọ́nì ti ayé yìí. Ó ń sọ nípa ìgbéga sínú oore ọ̀fẹ́ àti ìgbàlà àti ìdáǹdè Ọlọ́run, wípé bí a bá jẹ́ ẹ̀ṣẹ̀ wa, tí a tún bá níwájú Olúwa, tí a kó ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, tí a rí ara wa sílẹ̀, wípé yóò gbé wa ga, yóò dáríjì wa, yóò mú wa wá sí ìjọba Ọlọ́run, yóò sì jẹ́ kí àlàáfíà Ọlọ́run kí ó jẹ́ tiwa. Kí wá ni ó yẹ kí o ṣe nísinsìnyí? Ohun tí ó yẹ kí a ṣe ni pé kí a dìde dúró, kí a jẹ́ olóòótọ́, kí a sọ fún Ọlọ́run. Ṣé orí ẹ̀ṣẹ̀ ní ìgbésí ayé rẹ? Ṣé o jẹ́ apẹ̀yìndà? Àbí o rò wípé àgbèrè àti panṣágà tí ó jẹ́ ìwà rẹ, o rò wípé Ọlọ́run wá fọ́jú, wípé Ọlọ́run ò rí ọ? O mọ ìgbésí ayé rẹ.
ohun ti o se nso fun o ni osan yin ni wepe ki o le ronu po ada ki o le so fun olorun wepe ese wa ni ago re ese wa ni okan re ese wa ni igbese aye re o si fe je ti olorun fe ko ese sile o nfe ke pe olorun o nfe sokun kikoro o si nfe kanu fun awon ese ti o wa ni igbese aye re dede duro so fun olorun ki o ko ese sile patapata ki o so fun olorun wi pe o ni tese oju ni igbese aye ese ati igbese aye ailofin aiwa bi olorun ti o wa ni igbese aye re wi pe o fe ko won sile o fe je ti olorun o fe je ti olorun o fe je ti olorun gbogbo igberaga ti o wa ni okan re o fe ko won sile o fe je wa awon ese re fun olorun patapata bi ki ba se be idajo nbo bi ki ba se be ibinu olorun ro dede lori re sugbon bi o ba le so fun olorun wi pe o ko ese sile bi o ba le so fun olorun wi pe o ronu pe ada bi o ba le so fun olorun wi pe o nwa ore ofe ati oju rere olorun o dajo wi pe yo gbo yo dariji o yo fun ni igbala toto yo si fun ni ore ofe ma lo ki o ma se dese mo ese ki se ohun ti a n fi rerin tabi ohun ti a n fi sefe ese je ohun ti a n lati ko sile ti a n lati wo oju olorun ti a n lati bere fun iranwo re lati gbe igbese aye ododo ki iwa ailo olorun iwa aiwa bi olorun iwa ilofin ti o wa lowo wa ki a le kan won sile ki a le je olooto olododo eni ti a we mo ninu eje jesu eni ti olorun fun ara re koju si lati se loore gbadura so fun olorun nitori ese re ni jesu se ku ni ori igi agbelebo kaanu fun ese re bi a ba ma ara wa ni elese a ni lati ni ibanuje nitori ese ti a ti da ki olorun ki o le dariji wa ki o si fun wa ni ore ofe lati gbe igbese aye olooto ati olododo bi o ba re ara re sile labe agbara olorun o daju wipe idariji yoo je ti re o si ni lati ni ipinnu wipe awon ese wonyi pelu ore ofe olorun o ko ni pada sinu won mo bi a ba ti we onu ti a si we omo pelu eje jesu o se pataki wipe ki o duro lori eje ati ipinnu re si oluwa wipe pelu ore ofe re iwa ododo iwa otito iwa ti o wa gege bi iwa bi olorun ni o ma fi han ni igba gbogbo yala ni ile tabi lode yala ni ibi ti o je ewo nikan ni o wa tabi ti ibi ti awon elomiran wa iwa mimo iwa ododo aire koja ni yo ma wa lowo re ni igba gbogbo so fun olorun ore ofe po lowo re lati je iranwo fun o lati gbe igbesi aye ti o ba eko oro olorun ninu bibeli mu eni ti o bo ese re mole ki o se rere sugbon eni ti o jewo ti o ko sile yoo ri anugba gbadura so fun olorun nitori ese re ni jesu se ku ni ori igi agbelebo kaanu fun ese re
bí a bá ma ara wa ní ẹlẹ́ṣẹ̀, a ní láti ní ìbànújẹ́ nítorí ẹ̀ṣẹ̀ tí a ti dá. Kí Ọlọ́run kí ó lè dáríjì wá, kí ó sì fún wa ní oore ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé olóòótọ́ àti olódodo. Bí o bá rí ara rẹ̀ sílẹ̀ lábẹ́ agbára Ọlọ́run, ó dájú wípé ìdáríjì yóò jẹ́ tirẹ̀. O sì ní láti ní ìpinnu wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, o kò ní padà sínú wọn mọ́. Bí a bá ti wẹ̀ ọ́nù, tí a sì wẹ̀ ọ́ mọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, ó ṣe pàtàkì wípé kí o dúró lórí ẹ̀jẹ̀ àti ìpinnu rẹ sí Olúwa, wípé pẹ̀lú oore ọ̀fẹ́ rẹ̀, ìwà òdodo, ìwà òtítọ́, ìwà tí ó wà gẹ́gẹ́ bí ìwà bí Ọlọ́run ni ó máa fi hàn ní ìgbà gbogbo, yálà ní ilé tàbí lóde, yálà ní ibi tí ó jẹ́ ẹ̀wọ̀ nìkan ni ó wà tàbí ibi tí àwọn ẹlòmíràn wà. Ìwà mímọ́, ìwà òdodo, àìrékọjá ni yóò máa wà lọ́wọ́ rẹ ní ìgbà gbogbo. Sọ fún Ọlọ́run, oore ọ̀fẹ́ pọ̀ lọ́wọ́ rẹ̀ láti jẹ́ ìrànwọ́ fún ọ láti gbé ìgbésí ayé tí ó bá ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú Bíbélì mu. Ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere, ṣùgbọ́n ẹni tí ó jẹ́wọ́, tí ó kọ̀ ọ́ sílẹ̀, yóò rí àánú gbà.

èyí tí kìí ṣá tí a ti fi pamọ́ lé ọ̀run dèyìn ẹ̀yìn tí a ń pamọ́ nínú agbára ọlọ́run nípa ìgbàgbọ́ sí ìgbàlà tí a múra láti fi hàn ní ìgbà ìkẹyìn. A ń sọ fún wa pé àwọn nǹkan wọ̀nyí wọ́n jẹ́ ogún ìní fún wa. Wo ẹsẹ̀ ìṣe àwọn apọ́stẹ́lì orí ogún. Ìṣe àwọn apọ́stẹ́lì orí ogún. Ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n. Ǹjẹ́ nísinsìnyí ara, mo fi yín lé Ọlọ́run lọ́wọ́ àti ọ̀rọ̀ oore ọ̀fẹ́ rẹ̀ tí ó lè gbé yín dúró, tí ó sì lè fún yín ní ìní. Èyí ni ogún láàrin gbogbo àwọn tí a sọ di mímọ́. Ó ṣe wá láàánú wípé àwọn tí wọ́n ń lọ sí ilé ìsìn ní ibi gbogbo, ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọn kò gba ìsọdi mímọ́, ìwà mímọ́, ìwà òdodo, ìwà ìrékọjá, wọn kò gba nǹkan wọ̀nyí gbọ́. Ṣùgbọ́n tí a ń sọ fún wa nínú àwọn ọ̀rọ̀ Ọlọ́run tí a ń kà wọ̀nyí ni wípé àwọn ogún tí a ní lọ́dọ̀ Ọlọ́run, àwọn àǹfààní tí a ní lọ́dọ̀ Ọlọ́run, wọ́n jẹ́ ti àwọn tí a ti wọ ẹ̀ṣẹ̀ wọn nù, àwọn tí a ti mọ ẹ̀ṣẹ̀ wọn kúrò, àwọn tí a ti yí ìgbésí ayé wọn padà, àwọn tí wọ́n ti di mímọ́. Ó sọ wípé tí ó sì lè fún wa ní ìní láàrin gbogbo àwọn tí a ti sọ di mímọ́. Nítorí bẹ́ẹ̀, bí o bá jẹ́ ẹni tí ó ń wá sí ilé ìsìn ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé a kò tí ì darí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, o tí ì bọ́ lọ́wọ́ agbára ẹ̀ṣẹ̀, ohun tí ó yẹ kí o ṣe ní kíákíá ni wípé kí o sátọ Ọlọ́run lọ, kí o sọ fún Ọlọ́run wípé o ń fẹ́ ìdáríjì àwọn ẹ̀ṣẹ̀ rẹ. Bí Ọlọ́run bá ti ń dáríjì ọ́, bẹ́ẹ̀ ni yóò máa mú agbára ẹ̀ṣẹ̀ kúrò ní ìgbésí ayé rẹ, yóò sì ṣeéṣe fún ọ láti rìn nínú ìmọ́lẹ̀, yóò ṣeéṣe fún ọ láti wà ní mímọ́, láti wà ní pípé níwájú Ọlọ́run. Bí a bá ń sọ nípa àwọn ogún ìní, bí a bá ń sọ nípa àwọn àǹfààní tí a ní láti ọ̀dọ̀ Ọlọ́run, èyí tí Pọ́ọ̀lù ń sọ fún wa wípé ó yẹ kí a máa dúpẹ́ lórí rẹ̀, ó yẹ kí a mọ̀ wípé àwọn tí wọ́n wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀síbẹ̀ wọn kò ní pín nínú àwọn ogún wọ̀nyí. Nínú Kọ́rìntì kínní orí kẹfà láti ẹsẹ̀ ìkẹsàn-án, Kọ́rìntì kínní orí kẹfà láti ẹsẹ̀ ìkẹsàn-án, ẹ̀yin kò mọ̀ pé àwọn aláìṣòótọ́ kì yóò jogún ìjọba Ọlọ́run. Ẹ̀yin kò mọ̀ wípé àwọn aláìṣòótọ́ wọn kì í ṣe ọmọ Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, àwọn ọmọ kì í jogún láti ọ̀dọ̀ Ọba, àwọn tí kì í ṣe ọmọ kì í jogún láti ọ̀dọ̀ Ọba. Ẹ̀yin kò há mọ̀ wípé àwọn aláìṣòótọ́ wọn jẹ́ àjèjì sí Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, àwọn àjèjì kì yóò jogún ìjọba Ọlọ́run. Kí a má ṣe tàn yín jẹ, kì í ṣe àwọn àgbèrè tàbí àwọn abọ̀rìṣà tàbí àwọn panṣágà tàbí àwọn aláìlera tàbí àwọn tí ń fi ọkùnrin ba ara wọn jẹ́ tàbí àwọn olè tàbí àwọn olójú kòkòrò tàbí àwọn ọ̀mùtí tàbí àwọn ẹlẹ́gàn tàbí àwọn alọ́nilọ́wọ́gbà ni yóò jogún ìjọba Ọlọ́run. Àwọn ẹsẹ̀ wọ̀nyí ni ó ń sọ fún wa lẹ́sẹlẹ́sẹ, àwọn tí kò ní ìpín nínú ogún ìní àwọn ọmọ Ọlọ́run, àwọn tí kò ní ìpín nínú ogún ìní àwọn ènìyàn mímọ́ tí ń rìn nínú ìmọ́lẹ̀. Ó sọ fún wa ní ìkọ̀ọ̀kan, ó sọ nípa àwọn aláìṣòótọ́, àwọn àgbèrè, àwọn abọ̀rìṣà, àwọn panṣágà. Mo gbàgbọ́ wípé àwọn èdè tí Bíbélì lò wọ̀nyí pé ó yé ọ dáradára. Ó ń sọ nípa àwọn aláìlera, èyí kò sọ nípa ẹni tí ó ní àìsàn lára. Ó ń sọ nípa àwọn tí ń fi ọkùnrin ba ara wọn jẹ́. Ó ń sọ nípa àwọn tí ń rédè òru. Ó ń sọ nípa àwọn tí wọ́n ń rin ìrìnkúrìn, àwọn tí wọ́n ní ìfẹ́kúfẹ̀ẹ́, ìfẹ́ gbógbóná sí àwọn aya ẹlòmíràn tàbí sí àwọn ọ̀dọ́mọbìnrin. Ó ń sọ nípa àwọn alọ́nilọ́wọ́gbà pẹ̀lú. Ó ń sọ nípa àwọn olè. Ó ń sọ nípa àwọn olójú kòkòrò, àwọn ọ̀mùtí àti àwọn ẹlẹ́gàn àti ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, wípé àwọn wọ̀nyí wọn kò ní ìpín nínú àwọn ogún àwọn ènìyàn mímọ́. Kí sì ni àwọn ogún tí a ń sọ nípa rẹ̀? Kí ni ogún ìní àwọn tí yóò wà pẹ̀lú Ọlọ́run, àwọn tí wọ́n ń jogún pẹ̀lú Jésù Kristi nítorí iṣẹ́ tí ó ṣe ní orí igi àgbélébò? Ìkíní, ìyà ẹni pẹ̀kun. Ìkejì, gbogbo àwọn ìlérí Ọlọ́run tí a ṣe nínú Bíbélì. Ìkẹta, ohun gbogbo lè a sọ fún wa pé wọn ó jèrè rẹ̀, wọn ó sì jogún rẹ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ kí a lọ sí ohun ìkejì tí ó yẹ fún ọpẹ́ lọ́dọ̀ Ọlọ́run.

padà sí Kólósè orí kìíní. Kólósè orí kìíní láti ẹsẹ̀ ìkejìlá, kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí kìíní. Nítorí wípé ó mọ̀ wá yẹ láti jẹ́ alábàápín nínú ogún àwọn ènìyàn mímọ́, nínú ìmọ́lẹ̀, àti nítorí kìíní ó yẹ kí a fi máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹni tí ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn. Ẹni tí ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn. Bí a bá ń sọ nípa agbára òkùnkùn, lẹ́sẹ̀ kẹsẹ̀ tí Ádámù àti Éfà tí wọ́n ti ṣẹ̀ sí Ọlọ́run, bẹ́ẹ̀ ni agbára òkùnkùn ti ń jọba lórí gbogbo ènìyàn tí a bí sáyé. Nítorí wípé kò sí ẹnikẹ́ni nínú ara tí ó lè bọ́ lọ́wọ́ èṣù, lọ́wọ́ agbára òkùnkùn fúnra rẹ̀, èyí ni a fi máa ń rí wípé gbogbo ẹlẹ́ṣẹ̀ pátápátá ni wọ́n wà lábẹ́ agbára èṣù, agbára òkùnkùn. Ó ṣeéṣe kí àwọn ẹmẹ̀wà, àwọn oníṣẹ́ èṣù, àwọn ọmọ ogun rẹ̀, kí wọ́n kí ó máa ṣe wàhálà tàbí kí wọ́n kí ó máa fìtínà ẹnìkan. Èyí ni wípé àwọn ènìyàn wọ̀nyí kò tí ì bá Jésù Kristì pàdé. Àwọn ènìyàn wọ̀nyí a kò dáàbò bò wọ́n nípa ẹ̀jẹ̀ Jésù Kristì. Àwọn ènìyàn wọ̀nyí wọn kò tí ì rí ìmọ́lẹ̀ tí ó wà nínú ìhìn rere. Nítorí bẹ́ẹ̀ ni agbára òkùnkùn ṣe ń jọba lórí wọn. Kò sì ṣeéṣe fún ẹrú èṣù, ẹrú ẹ̀ṣẹ̀, ẹrú agbára òkùnkùn láti bọ́ lọ́wọ́ èṣù, ẹ̀ṣẹ̀ àti ayé nínú agbára òun tìka rẹ̀ nìkan. Bí kò ṣe wípé Ọlọ́run nìkan ṣoṣo ni ó ní agbára láti dá wa sílẹ̀. Wo Jeremiah orí 31, Jeremiah orí 31, ẹsẹ̀ 11. Nítorí Olúwa ti tú Jákọ́bù sílẹ̀, ó sì rà á padà lí ọwọ́ ẹni tí ó lí agbára jù ú lọ. Nítorí bẹ́ẹ̀ jẹ́ kí ó yẹ wípé agbára òkùnkùn jẹ́ agbára tí ó kọjá agbára ènìyàn. Wípé kò sí ẹnikẹ́ni tí ó lè gba ara rẹ̀ kúrò lọ́wọ́ agbára òkùnkùn. Nígbà tí a ti ṣe wàhálà títí, nígbà tí a ti gbìyànjú láti bọ́ lọ́wọ́ èṣù, lọ́wọ́ ẹ̀ṣẹ̀, lọ́wọ́ ayé, àti lọ́wọ́ agbára òkùnkùn tí kò ṣeé ṣe fún wa, nígbà yìí gan ni a rán Jésù Kristì, ẹni tí ó kú fún wa. Nígbà yìí gan ni a rán Jésù Kristì, ẹni tí ó fi ara rẹ̀ rúbọ fún wa, kí a ba lè gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn. Ìgbà yìí gan ni àǹfààní jẹ́ tiwa, nítorí Olúwa ti tú ọ sílẹ̀, ó sì ti rà ọ padà lọ́wọ́ àwọn tí ó lé agbára jù ọ lọ. Bí a bá wo Isaiah orí 59, Isaiah orí 59 láti ẹsẹ̀ 14, a lè gba ìkógun lọ́wọ́ alágbára bí? Tàbí a lè gba àwọn òǹdè lọ́wọ́ àwọn ẹni tí wọ́n tọ́ fún? Ṣùgbọ́n báyìí lè Olúwa wí, a ó tilẹ̀ gba àwọn òǹdè kúrò lọ́wọ́ àwọn alágbára, a ó sì gba ìkógun lọ́wọ́ àwọn ẹni ẹ̀rù. Nítorí ẹni tí ó ń bá ọjà lé èmi ó bá a jà, ẹni tí èmi ó sì gba àwọn ọmọ rẹ là. Nígbà tí a ní ìgbàlà, nígbà tí adarí ẹ̀ṣẹ̀ wa jẹ wá, nígbà yìí gan lè agbà wá kúrò lábẹ́ agbára òkùnkùn. A sọ fún wa wípé kò ṣeé ṣe ní ẹsẹ̀ 14 yìí fún agbára ẹ̀dá tàbí agbára àwa tìkára wa láti gba ara wa sílẹ̀ kúrò lọ́wọ́ ẹni tí a tọ́ fún. Ẹni tí a tọ́ fún nítorí ẹ̀ṣẹ̀ wa ní èṣù. Ẹni tí a tọ́ fún ni ẹni yìí tó ń jẹ gàba lórí wa. Ṣùgbọ́n kò ṣeé ṣe fún wa láti bọ́ kúrò lábẹ́ agbára rẹ̀. Ṣùgbọ́n nítorí Jésù Kristì tí ó kú fún wa. Nítorí wípé òun ni ó ní agbára ju èṣù, ju ikú tàbí ohunkóhun lọ. Ó gbà wá kúrò lọ́wọ́ àwọn nǹkan wọ̀nyí tí ó ń jẹ gàba lórí wa. Wípé a gbà wá sílẹ̀ kúrò lábẹ́ agbára òkùnkùn. Nínú Ìṣe àwọn Àpọ́stélì orí 24. Ìṣe àwọn Àpọ́stélì orí 24, ẹsẹ̀ 12, láti là wọ́n lé ojú. Kí wọn kí ó lè yí padà kúrò nínú òkùnkùn sí ìmọ́lẹ̀, àti kúrò lọ́wọ́ agbára Sàtánì sí Ọlọ́run. Kí wọn kí ó lè gba ìdáríjì ẹ̀ṣẹ̀ àti ogún pẹ̀lú àwọn tí a sọ di mímọ́
nípa ìgbàgbọ́ nínú Jésù, ìgbàgbọ́ nínú mi. Ó ń sọ fún wa níhìn wípé bí ìrètí ń wọlé, bẹ́ẹ̀ ni a ń là wá lójú, bẹ́ẹ̀ ni òkùnkùn ń fò lọ, bẹ́ẹ̀ ni a sì ń mọ àwọn èrè àti àǹfààní tí a ní nínú Ọlọ́run. Ó ní kí a lè là wọ́n lójú, ó ní kí a lè yí wọn padà kúrò nínú òkùnkùn sí ìmọ́lẹ̀, àti kúrò lọ́wọ́ agbára Sàtánì sí Ọlọ́run. Ó yẹ kí ó yẹ wípé bí a bá ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jẹ ọ́, bí a bá ti fún ọ ní ìgbàlà látòkè wá, bí Ọlọ́run nípasẹ̀ Jésù Kristì bá ti ń jọba nínú rẹ, wípé a ti dá ọ ní ìdè, a sì ti gbà ọ kúrò lábẹ́ agbára Sàtánì. Bí a bá wo Hebrew 2:2, ó ń sọ nípa nǹkan kan náà fún wa, nípa ìdáǹdè, nípa ìgbàlà, nípa ìtúsílẹ̀ tí a ní. Hebrew 2:14. Ǹjẹ́ níwọ̀n bí àwọn ọmọ ti ṣe alábápín ara ohun ẹ̀jẹ̀, mo tún fẹ́ràn ọ létí lẹ́ẹ̀kan sí i, èyí kò sí fún àwọn ẹrú ẹ̀ṣẹ̀, èyí kò sí fún àwọn àjèjì, àwọn tí wọ́n jẹ́ àjèjì sí Kristi, àjèjì sí Ọlọ́run, èyí kò sí fún àwọn tí wọ́n wà nínú ẹ̀ṣẹ̀. Síbẹ̀síbẹ̀, ó ń sọ àwọn ohun ìní, àwọn ogún ìní, àwọn ohun tí àwọn ọmọ Ọlọ́run tí wọ́n ṣe àjọpín rẹ̀. Ǹjẹ́ níwọ̀n bí àwọn ọmọ ti ṣe alábápín ara ohun ẹ̀jẹ̀, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni òun pẹ̀lú ti ṣe alábápín nínú ọ̀kan náà, kí ó lè ti pa ikú, pa ẹni tí ó ní agbára ikú run. Èyí ni èṣù. À ń sọ fún wa wípé pẹ̀lú ikú tí Jésù Kristì kú lórí igi àgbélébùú, wípé ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ fún wa, ó fi ara rẹ̀ rúbọ fún wa. Ẹbọ tí Ọlọ́run gbà sí ẹbọ ìkẹyìn àti ẹbọ tí ó péye, wípé nípa ẹbọ yìí, nípa ohun tí Jésù Kristì ṣe fún wa yìí, ni a gbà wá sílẹ̀ kúrò lọ́wọ́ agbára èṣù, kúrò lọ́wọ́ ẹni tí ó ní agbára ikú, nítorí wípé ó ti pa agbára rẹ̀ run. Nínú ẹsẹ̀ 15, kí ó lè gba gbogbo àwọn tí ó fi ìtorí ìbẹ̀rù ikú wà lábẹ́ ìdè lọ́jọ́ ayé wọn gbogbo. Àwọn mìíràn, wọ́n ti sọ ara wọn di ẹrú èṣù nípa wípé wọ́n ti dá májẹ̀mú pẹ̀lú àwọn ogun èṣù, pẹ̀lú àwọn agbára èṣù. Ṣùgbọ́n ó sọ wípé bí o bá sá sábẹ́ agbára Ọlọ́run, bí o bá sá sí abẹ́ ààbò tí ó wá láti ọ̀dọ̀ Jésù Kristì nítorí ohun tí ó ṣe ní orí igi àgbélébùú, wípé yóò gbà ọ́ kúrò nínú àwọn nǹkan tí o ti jẹ́jẹ́, wípé bóyá títí ayé, bóyá títí ikú, wípé o wà lábẹ́ agbára Sàtánì, nítorí wípé àwọn tí wọ́n ti ní ìdáǹdè, àwọn tí wọ́n ti ní ìgbàlà, àwọn ni a gbà pátápátá kúrò lọ́wọ́ agbára òkùnkùn. Láti ní ìdáǹdè túmọ̀ sí wípé kí a yọ wá kúrò nínú ewu, ó sì túmọ̀ sí wípé bí a ti ń yọ wá kúrò nínú ewu yìí, kí a fà wá mọ́ ọ̀dọ̀ ara Jésù Kristì. Nípa ìjìyà àti ikú Kristì, a ti já gbà kúrò lọ́wọ́ agbára òkùnkùn àti kúrò lọ́wọ́ àṣẹ òkùnkùn. Nígbà tí a di àtúnbí, ni a ti dá wa ní ìdè kúrò lọ́wọ́ agbára òkùnkùn yìí. Báyìí, a ní láti mọ ẹ̀tọ́ wa, kí a sì dúró lórí ẹ̀tọ́ wa, kí a sì máa tẹ̀síwájú pẹ̀lú ìṣẹ́gun. A ti wo ohun méjì tí ó yẹ fún ìdúpẹ́. Ìkíní ni wípé a ní ogún ìní pẹ̀lú Jésù Kristì. Ìkejì ni wípé a ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn. Ìkẹta, Kolosè 1:13. Tí ó sì ṣí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Ó ṣí wa nípò kúrò nínú ìjọba èṣù, wá sí ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Rántí wípé nígbà tí a jẹ́ ẹrú ẹ̀ṣẹ̀, ẹrú èṣù, a wà nínú aginjù, a ń gbé nínú aginjù, a ń gbé nínú ibi tí Bíbélì pè ní ilẹ̀ iyọ̀, tí ẹnikẹ́ni kìí gbé. Nígbà tí a wà nínú ẹ̀ṣẹ̀, a wà lábẹ́ Sàtánì, ṣùgbọ́n nísinsìnyí tí a ti mọ Ọlọ́run, a ṣe wà nípò. A mú wa kúrò nínú aginjù, a mú wa wá sí ilé. A mú wa kúrò nínú ìlú tí ó jìnà réré, ìlú tí a kò ti ní àlàáfíà, a mú wa wá sínú ìjọba Ọlọ́run,
ijoba ayanfe omo re amu akuro ninu wahala ti atini tele tele idale bi ti atini tele tele amu awa si odo Jesu Christi nitori wo pe ati so wa di omo eyi ye fun idupe nitori na ni Paul apostle fi so we pe o ye ki a ma dupe lowo Olorun baba nitori wo pe o ti si wa ni ipo kuro ninu ijoba okunkun o si ti mu wa wa si ijoba ayanfe omo re ninu Thessalonica kini ori keji ese keji la ki eyin ki o le ma rin ni yiye olorun ni yiye olorun eni ti o npe yin sinu ijoba ati ogo o ti kara re o ye ki o ye wa we pe bi abati ndi omo olorun be ni an ko egbe okunkun sile nitori kini nitori we pe ati se wa nipo kuro ninu okunkun sinu imole bi abati ndi omo olorun be ni an ko egbe awon omo ti sile nitori kini nitori pe a se wa nipo amu wa kuro ninu aginju amu wa wa sile bi abati ndi omo olorun be ni an fi iwa kiwa be ni an fi sile nitori kini nitori pe ati yo wa kuro ninu egbe awon ti o je ajiji si olorun ati ajiji si Kristi ati so wa di omo olorun asini alaafia pelu re oni eni ti npe yin sinu ijoba ati ogo ohun ti kara re ninu Corinthians 2 ori kefa ese ketadinlogun si ese ikejidinlogun eni ojose ti wa bi olorun ba ti se wa nipo kuro ninu okunkun sinu imole kuro ninu aginjo si ile ati kuro ninu egbe awon ajiji ti a ti di omo olorun eyi ni ojose wa Corinthians 2 ori kefa lati ese iketadinlogun nitori na e jade kuro laarin won nitori na e jade kuro ni laarin awon aborisa nitori na e jade kuro laarin awon tin fi okunrin ba ara won je nitori na e jade kuro ninu awon tin se afe aye nitori na e jade kuro ninu awon elese laarin awon elese ke si yara yin si oto le Oluwa wi ke ma se fi owo kan ohun aimo emi o si gba yin emi o si je baba fun yin eyin o si je omokunrin mi ati omobirin mi le Oluwa Olodumare wi ninu Peteru kini ori keji ese ikesan ati ese ikewa eyin ti ki se eniyan nigba kan ri sugbon nisisin yi eyin di eniyan Olorun eyin ti ko ri anugba ri sugbon nisisin yi e ti ri anugba olofe mo be yin bi alejo ati bi ero lati fa seyin kuro ninu ife kufe ara ti n ba okan jagun lati fa kuro ninu ife kufe ara ti n ba okan jagun o so wipe nigba kan ri a kii se eniyan olorun sugbon nisisin yi a ti se wa nipo pada a ti di eniyan olorun nigba kan ri a ko ri anugba sugbon nisisin nitori pe a ti dari ese wa je wa nitori pe a ti gba Jesu Kristi gbo nitori pe a ti di eni igbala a ti si wa nipo pada nisisin bi a ko tile ri anugba tele tele ri a ti ri anugba nisisin yi o so wipe a ti di iran awon ti o mo olorun wese ikesan sugbon eyin ni iran ti a yan olu alofa orile ede mimo eni eniyan oto ki eyin ki o le fi ola nla eni ti o pe eyin jade kuro ninu okunkun sinu imole iyanu re han ati se wa nipo pada ki a gbe igbesi aye ti o ye ipo ti a wa nisisin yi ohun ikerin ti o ye fun ope ti Paul apostle ti o fenu kan ninu eko wa Kolose ori kini wa ni Kolose ori kini ese ikerin la ninu eni ti awa ni idande nipa eje re ani idariji ese eyi ni a pe ni irapada ati ni irapada okan wa ninu Efeso ori kini ese ikeje
ninu eni ti awa ni irapada wa nipa eje re idariji ese wa gege bi oro ore ofe re bi aban so nipa irapada o ye ki ama wi pe eyi mu idariji ese lowo bakana ese ti o ye ki ajiya fun ese ti o ye ki o ran wa lo si orun igbe ese ti o ye ki a ma sise lori re nitori awon ti a se ti o bi olorun ninu ati dariji wa ati ra wa pada ati fa wa somo odo olorun fun rara re nitori be o ye ki a ni okan ope si olorun ninu titu ori keji ese kerinla titu ori keji ese kerinla eni ti o pi ara re fun wa ki ohun ki o le ra wa pada kuro ninu ese gbogbo ki ohun ki o le ra wa pada kuro ninu ese gbogbo bi o ba je wo pe ni toto le ati di omo olorun ko ye ki ese kan soso ki o wa ni igbese aye wa ko ye ki a tun ma so wi pe emi nfe o se alera fun ara ko ye ki a tun ma so wi pe agbere tabi panshaga tabi oju kokoro tabi owu jije tabi aran kan tabi ibinu tabi ija ni o so wa di eru ti o je wi pe lojojumo ni ojojo isimi ni atun je wo ese o ni eni ti o fi ara re ra wa ki ohun ki o le ra wa pada kuro ninu ese gbogbo bi o ba je wi pe ni toto le ati di omo olorun ko ye ki ese ki o tun ma joba lori wa ko si e ki a ma ru idalebi ese kaakiri o ye ki a mo wi pe ati dariji wa o ye ki a mo wi pe ko tun si iranti fun awon ese yi mo o si e ki a mo wi pe ati fun ani agbara lati gbe igbesi aye asegun lori ese gbogbo eni ti o ra eni ti o fi ara re fun wa ki ohun ki o le ra wa pada kuro ninu ese gbogbo ki o si le we awon eniyan kan mo fun ara re fun ini ohun ti kara re awon onitara ise rere bi abadi omo olorun a ki ni ise boburu lowo adi eni ti o je onitara ise rere bi abadi omo olorun a ki tun ni iwa iri lowo a je eni ti a ti we mo eni ti o je omo olorun ni toto eni a fi ri bi aba ko eko majemu titun dara dara wipe awon omo ehin Jesu Kristi won ki fi ojojumo je wo ese won ki fi ojojo isimi je wo ese won ki fi gbogbo igba koko ajinde tabi igba keresimesi tabi igba ipago je wo ese won je eni ti o bo lowo ese patapata bi o ba wo pe bi o ba wo Johanu kini ori keta lati ese ikejo si ese ikesan eni ti o ba ndese ti esu ni o je wi pe eni ti o ba wa ninu ese sibe a ko ti se ni ko pada kuro ninu aginjo sinu ile eni ti o ba ndese sibe o je wi pe a ko ti se ni ko pada kuro labe agbara okunkun agbara esu sinu ijoba ayanfe omo re o je wi pe eni to ndese sibe tabi eni ti o nje wo ese lojojumo abi eni ti o nje wo ese ni ojojo isimi o je wi pe a ko ti ra okan re pada ko ti ni igbala o wi pe eni ti o ba ndese ti esu ni eni keni ti ibaje o seese ki o je alufa ijo kan ni o ma n so wi pe oun ndese sibe bibili so wi pe eni keni ibaje alufa ti o ndese ti esu ni o seese ki o je oniwaasu ihinrere kan ni a ba pade ti o so wi pe ko si enikeni ti o le bo lowo ese wi pe ojojumo ni o ma n jewo ese ti o n da ki a so fun iru eni be wi pe bibeli wi pe eni ti o ba n dese ti esu ni o seese ki o je enikan ti o ro wi pe o n je osise ninu ijo tabi oun tile ti di atunbi le o si n jewo ese lojojumo ti o n so wi pe ese aimo ese baba ese koko ese iya ese baba ese ti a ko mo nipa re ese ti o le mo wa ese ti ko le mo wa iru eni be o je wi pe ko ti ni igbala ni kikun ni toto eni ti o ba ndese titani ti esu ni nitori lati atete ko se li esu ti ndese nitori eyi li omo olorun se farahan ki o le pa ise esurun wese ikesan o ye ki eyi ki o je iriri tire gege bi onigbagbo gege bi omo olorun
ẹnikẹ́ni tí a ti pa ọlọ́run òbí, ẹnikẹ́ni tí a ti tún bí, ẹnikẹ́ni tí ó ti ní ìgbàlà ọlọ́run, ẹnikẹ́ni tí a ti ṣínópò padà kúrò nínú òkùnkùn sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀, ẹnikẹ́ni tí a ti pa ọlọ́run òbí kì í dẹ́ṣẹ̀. Nítorí irú rẹ̀ ń gbé inú rẹ̀, kò sì lè dẹ́ṣẹ̀ nítorí pé a ti pa ọlọ́run òbí. Bí a bá ti di àtúnbí, bí a bá ti yí wa padà, bí a bá ti rà wá padà, kò yẹ kí a tún máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lójoojúmọ́. Ó yẹ kí a ti lè jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ wọn nì lẹ́ẹ̀kan, kí a ti ní ìdáríjì, kí a sì ní ìṣẹ́gun lórí àwọn ẹ̀ṣẹ̀ tí a ti dá tẹ́lẹ̀tẹ́lẹ̀. Nítorí wípé bí Ọlọ́run bá ti dáríjì wá, kì í tún mú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí wá sí ìrántí. Bí Ọlọ́run kò bá sì rántí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, kò yẹ fún wa láti máa rántí wọn. Lẹ́yìn ìgbà tí a ti dáríjì wá, nítorí a sọ fún wa nínú Hebrew 8:8 láti ẹsẹ̀ 9, nítorí èyí ni májẹ̀mú mi tí èmi ó bá ilé Ísírẹ́lì dá lé ọjọ́ wọn nì, lè Olúwa wí, èmi ó fi òfin mi sínú wọn, èmi ó sì kọ́ sí wọn lé ọkàn, èmi ó sì máa jẹ́ Ọlọ́run wọn, wọn ó sì máa jẹ́ ènìyàn mi olúkúlùkù. Kì yóò sì máa kọ́ ará ìlú rẹ̀ àti olúkúlùkù arákùnrin rẹ̀ wípé mo Olúwa, nítorí wípé gbogbo wọn ni yóò mọ̀ mí láti kékeré dé àgbà, nítorí èmi ó ṣàánú fún gbogbo àìṣòdodo wọn àti ẹ̀ṣẹ̀ wọn àti àìṣedédé wọn ni èmi kì yóò sì rántí mọ́. Nítorí bẹ́ẹ̀, bí a bá ti di ẹni ìgbàlà, ó dájú wípé a kì yóò jẹ́ ẹni tí ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, ẹni tí ń rántí ẹ̀ṣẹ̀, ẹni tí ń ní ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ lójoojúmọ́ tàbí ní ọjọ́jọ́ ìsinmi. Jẹ́ kí a wo Kólósè lẹ́ẹ̀kan sí i, kí a wo àwọn tí Pọ́ọ̀lù àpọ́sẹ̀lì ń sọ fún wa wípé ó yẹ kí ó fi ẹ̀mí ọpẹ́, ẹ̀mí oore, ẹ̀mí ìmoore hàn láti inú ọkàn àwọn onígbàgbọ́ tòótọ́. Kólósè 1 láti ẹsẹ̀ 12, ó ní kí a máa dúpẹ́. A ti ṣe àlàyé fún wa wípé ó yẹ kí àdúrà wa kí ó jẹ́ lákọ̀ọ́kọ́ àdúrà ọpẹ́, kí a sì ní ìṣìpẹ̀ níwájú Ọlọ́run. Kí ni àwọn ohun tí a ń dúpẹ́ fún? A ń dúpẹ́ fún ìwà Ọlọ́run. A ń dúpẹ́ wípé Ọlọ́run jẹ́ olóòótọ́. A ń dúpẹ́ wípé Ọlọ́run kì í ṣèké. A ń dúpẹ́ wípé bí Ọlọ́run bá wí bẹ́ẹ̀, ó máa ń ṣe bẹ́ẹ̀. A ń dúpẹ́ wípé Ọlọ́run kì í yí padà. A tún ń dúpẹ́ wípé nípa iṣẹ́ àṣepé Jésù Kristì lórí igi àgbélébó, a sì ń dúpẹ́ wípé a ti jẹ́ ẹni ìgbàlà. A sì tún ń dúpẹ́ wípé àwọn ẹlòmíràn wọ́n ní ìtẹ̀síwájú nínú ẹ̀mí àti nínú ara. A ń dúpẹ́ fún gbogbo, ṣùgbọ́n omẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni Paul ń sọ fún wa níhìn wípé ó yẹ kí a dúpẹ́ fún. Ìkíní, nítorí wípé ó mú wa yẹ láti jẹ́ alábàápín nínú ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀. Ó yẹ kí o ronú lónìí, ó yẹ kí o wo àwọn oore tí Ọlọ́run ṣe fún ọ. Bí ó bá jẹ́ wípé a ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, bí ó bá jẹ́ wípé a ti mú ọ yẹ, ìwọ tí o jẹ́ aláìyẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀, a sì ti sọ ọ́ di alábàápín nínú ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀, ó yẹ kí o dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìkejì, nítorí wípé ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn, ó yẹ kí a dúpẹ́ wípé nígbà tí a ti di ẹni ìgbàlà, èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ àti agbára òkùnkùn wọn kò ní ipa lórí wa mọ́. Ìkẹta, nítorí wípé a ti ṣí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Bí o bá mọ̀ wípé a ti gba ọkàn rẹ̀ là, a ti mú ọ wá sí ìjọba Ọlọ́run, a ti mú ọ kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀, ó yẹ kí èyí jẹ́ kí o dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìkẹrin, nínú ẹni tí a wà ní ìràpadà nípa ẹ̀jẹ̀ rẹ̀ àní ìdáríjì ẹ̀ṣẹ̀. Bí ó bá jẹ́ pé a ti wẹ ọkàn rẹ mọ́, o sì ti di ẹni ìgbàlà, o sì ní ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ mọ́, o jẹ́ ẹni tí ó ní agbára oore ọ̀fẹ́ Ọlọ́run láti máa gbé nínú ìmọ́lẹ̀, láti máa rìn nínú ìmọ́lẹ̀ ìrere, ó yẹ kí o lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ jẹ́ kí a dìde dúró, kí a sì sọ fún Ọlọ́run wípé a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nítorí ẹni tí í ṣe, a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nítorí iṣẹ́ àṣepé Jésù Kristì lórí igi àgbélébó, a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nítorí ìgbàlà wa, a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún ìtẹ̀síwájú nípa ti ẹ̀mí, a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún gbogbo. Ṣé o ti di ọmọ Ọlọ́run? Ṣé o kì í ṣe àjèjì nínú ilé Ọlọ́run? Ṣé a ti gba ọkàn rẹ là?
ṣe o ti ni ogun ini pẹlu awọn eniyan mimo tin rin ninu imole o ye ki a dupe lowo olorun ṣe a ti da o ni ide ṣe a ti gba o kuro lowo agbara okunkun ṣe oluwa je oluwa fun o o si je ni to nto o je agbara re o je ipa re o ye ki a dupe lowo olorun ṣe a ti ṣe onipo pada kuro ninu aginju o ti wa sinu ile olorun o ti wa ninu ijoba olorun o ye ki a dupe lowo olorun ṣe a ti ṣe onipo pada kuro ninu okunkun wa si imole o ye ki a dupe lowo olorun ṣe a ti ṣe onipo pada o ti kuro laarin awon ajeji o ti di omo ninu ile o ye ki a dupe lowo olorun

fẹsẹ̀ múlẹ̀, mo kí àwọn ẹlẹ́dẹ̀ Yorùbá kú oríire. Ò dá mi lóhùn, mo ní mo kí ẹ kú oríire. Wípé àwa pàápàá a jẹ́ aláyọ̀. Nísinsìnyí, àwọn nǹkan tí a ti pàdánù rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, iṣẹ́ Ọlọ́run ti ń fẹsẹ̀ múlẹ̀. Àwa pàápàá a ti jẹ́ ẹni tí ó ní ayọ̀ Ọlọ́run. Àdúrà mi ni wípé ayọ̀ tí a ní yìí wípé ohunkóhun kò ní gbà á lọ́wọ́ wa. Mo ti sọ nípa nǹkan márùn-ún tí ó ń fún àwọn ọmọ Ọlọ́run ní ayọ̀. Ìkíní wípé a ní ìgbàlà, a ní ìdáríjì ẹ̀ṣẹ̀ wa. Ìkejì wípé a ń gbọ́ ìròyìn wípé àwọn ẹlòmíràn wọ́n fi ayé wọn fún Jésù. À ń gba ọkàn wọn là, wọ́n ń wá sí ìjọba Ọlọ́run. Ìkẹta wípé a ní ìdàpọ̀, a ní ìrẹ́pọ̀ pẹ̀lú Ọlọ́run. Wípé a ti bá Ọlọ́run làjà, a sì ń rìn ní ọ̀nà tóóró tí ó lọ sí ìyè anípẹ̀kún pẹ̀lú Jésù Kristì Olúwa àti Olùgbàlà wa. Ìkẹrin wípé àwọn ènìyàn wọ́n ní ìdáǹde, wọ́n ní ìwòsàn, wọ́n ní ìtúsílẹ̀. Ẹ̀mí èṣù tí ó ti ń dá wọn lóró tẹ́lẹ̀tẹ́lẹ̀, àìsàn tí ó ti ń jẹ gàba lórí wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀, wípé a mú wọn láadáa. À ń tún wọn sílẹ̀. Ìkarùn-ún wípé ọ̀rọ̀ Ọlọ́run, iṣẹ́ Ọlọ́run wípé ó ń fẹsẹ̀ múlẹ̀ láàrin wa. Ìkẹfà, ó yẹ kí a mọ̀ wípé ayọ̀ máa ń wá sí ìgbésí ayé wa. Wípé bí a bá ní ìdáhùn sí àdúrà tí o mọ̀, àwa tá a ti gbàdúrà títí tí, tá a ti yí ìrà ńlẹ̀, tá a ti sun túrà rí, tá a ti tan àbẹ́là, tá a ti lọ sórí òkè, tá a ti lọ sétí òkun, tá a ti gba àwẹ̀ funfun, tá a ti gba àwẹ̀ bíríbí, a ti gba gbogbo àwẹ̀ tó wà láyé téèyàn lè gbà. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò sí ìdáhùn àdúrà. Bàtà wa bá Jésù pàdé wẹ́rẹ́ ló ṣe fún wa. Bàbá ti ń kúnlẹ̀, bàbá ti ran Ọlọ́run létí, àwọn ìlérí rẹ̀ bẹ́ẹ̀ ni Ọlọ́run ṣe fún wa. Bóyá a wá sí ìpéjọpọ̀ ni, bí a ti ń dárúkọ Jésù, bẹ́ẹ̀ ló ń wò wá sàn, bẹ́ẹ̀ ló ń wo ọmọ wa sàn. Bí alákàlà bá ti ẹ̀wà, bí nǹkan kan bá ti ẹ̀wà, bàbá ti jí, tàbá ti ké pe orúkọ Jésù, bẹ́ẹ̀ ni àlàáfíà Ọlọ́run, bẹ́ẹ̀ ni ìyè Ọlọ́run, bẹ́ẹ̀ ni agbára Ọlọ́run, bẹ́ẹ̀ ló ń wọ ìgbésí ayé wa. Èyí máa ń fúnni ní ayọ̀ nígbà tí a bá rí wípé nísinsìnyí láì lo oògùn, nísinsìnyí láì rú ẹbọ, nísinsìnyí láì gbé ẹbọ káàkiri sí ìkóríta, nísinsìnyí láì lọ bá àwọn yẹ̀mí wò, àwọn wòlíì yẹ̀mí wò, yẹ̀tinú wò, yẹ̀tẹ̀yìn wò, láì tún lọ bá ẹnìkan màmá arúgbó kan kó máa fọwọ́ tẹ̀wánú, kó máa fọwọ́ síbi tí ò yẹ kó fọwọ́ sí, láì ṣe irú ohunkóhun bẹ́ẹ̀. Bàbá ti ń kúnlẹ̀, tá ń gbàdúrà, tá ń ké pe orúkọ Jésù. Lórúkọ Jésù, gbogbo àwọn ẹ̀mí èṣù, gbogbo àwọn ìnira, gbogbo àwọn ìra, wọ́n ń pòórá ní ìgbésí ayé wa. Èyí tó ayọ̀ lọ́tọ̀. Jẹ́ kí a wo Jòhánù. Jòhánù orí ìkẹrìndínlógún, ẹsẹ̀ ìkẹrìnlélógún. Jòhánù orí ìkẹrìndínlógún, ẹsẹ̀ ìkẹrìnlélógún. Àti ní ìjọ náà, ẹ̀yin kì yóò bí mi léèrè ohunkóhun. Lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, olúkúlùkù ohunkóhun tí ẹ̀yin bá béèrè lọ́wọ́ bàbá lé orúkọ mi, òun ó fi fún yín. Ẹsẹ̀ kẹtàlélógún ni mo kà yìí, wá lọ sí ẹsẹ̀ ìkẹrìnlélógún báyìí. Títí di ìsinsìnyí, ẹ kò béèrè, ẹ kò tí ì béèrè ohunkóhun lé orúkọ mi. Ẹ béèrè, ẹ ó sì rí ìgbà kí ayọ̀ yín kí ó lè kún. Nígbà tí a bá ń gbàdúrà, kí a rí wípé Ọlọ́run dá wa lóhùn, èyí máa ń fa ayọ̀ púpọ̀ wá sínú ìgbésí ayé wa. Ìkeje, nígbà tí iṣẹ́ ìyanu tó bá ń farahàn ní ìgbésí ayé wa, àwọn mẹ́rìírí, àwọn tó jẹ́ wípé a kò gbúrò rẹ̀ níbikíbi rí. Nígbà tí a bá ń gbàdúrà tí Ọlọ́run ṣe àwọn nǹkan ńlá, àwọn nǹkan bàǹtàbàǹtà, àwọn nǹkan tó kàmàmà níwájú àwọn aláìgbàgbọ́ tí wọ́n ń ṣe kàyéfì wípé báwo ni irú iṣẹ́ ìyanu báyìí, báwo ló ṣe ń ṣe nínú ayé tá a wà yìí. Pé àwọn ènìyàn wọn ò gbára wọn jọ, wọn ò gbára yílẹ̀, wọn ò fò sókè, wọn ò lọ sórí òkè, wọn ò tan àbẹ́là. Bí wọ́n ti ń pe orúkọ Jésù, àdì tí ń gbọ́ran, ojú ńlá, ojú afọ́jú ńlá. Àwọn amọ́kùn wọn di alára ṣíṣá, ara àdídá ṣáṣá, àti ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ìyanu mìíràn. Èyí máa ń fa ayọ̀ àti inú dídùn fún àwọn ènìyàn Ọlọ́run. Wo orin Dáfídì. Orin Dáfídì orí ìkẹrìndínníàádóje. Orin Dáfídì 1:2-6. Orí ìkẹrìndínníàádóje láti ẹsẹ̀ ìkejì sí ẹsẹ̀ ìkẹta. Nígbà náà lẹnu wa kún fún ẹ̀rín, àti ahọ́n wa kọ orin. Nígbà náà ni wọ́n wí nínú àwọn kèfèrí pé Olúwa ṣe ohun ńlá fún wọn. Olúwa ṣe ohun ńlá fún wa, nítorí náà àwa ń yọ̀. Olúwa ṣe ohun ńlá fún wa, nítorí náà àwa ń yọ̀. Nígbà tí a bá ń gbọ́ ìròyìn àwọn tó ń ṣẹlẹ̀, nígbà tí a bá ń gbọ́ ìròyìn bí Ọlọ́run ti ń dáhùn àdúrà, nígbà tí a bá ń gbọ́ ìròyìn àwọn nǹkan tí Ọlọ́run ṣe láàrin wa, èyí máa ń jẹ́ kí a yọ̀. Nígbà tí àwọn kèfèrí

àwọn tí kò lọ́lọ́run nígbà tí àwọn ẹlẹ́ṣẹ̀ tí wọ́n bá ń sọ wípé mo ti gbọ́ nípa ilé ìsìn yẹn, mo ti gbọ́ nípa bí ọlọ́run ṣe dáàdúrà láàrin wọn, mo ti gbọ́ nípa àwọn iṣẹ́ ìyanu tí ọlọ́run ń ṣe, èyí máa ń jẹ́ kí ayọ̀ àti inú dídùn kí ó máa wá sí ìgbésí ayé wa. Ṣùgbọ́n jẹ́ kí n bi ọ́ léèrè ìbéèrè kan: ṣé nígbà tí a bá rí jẹ nìkan ṣoṣo, ṣé nígbà tí a ṣẹ̀ṣẹ̀ ní ìgbàlà nìkan ṣoṣo, ṣé nígbà tí a bá ti dáhùn àdúrà wa nìkan ni ó yẹ kí ọmọ ọlọ́run kí ó máa yọ̀? Rárá. Yẹ kí a wo Filipi orí kẹrin ẹsẹ̀ ìkẹrin, ẹ máa yọ̀ nínú Olúwa ní ìgbà gbogbo. Mo sì tún wí, ẹ máa yọ̀. Ó ní ẹ máa yọ̀ nínú Olúwa níwọ̀n ìgbà tí a ti mọ̀ wípé a wà nínú Olúwa, níwọ̀n ìgbà tí a ti mọ̀ wípé a kò sí lọ́dọ̀ èṣù mọ́. A kì í ṣe ẹrú èṣù, ẹrú ẹ̀ṣẹ̀, ẹrú ayé, tàbí ẹrú ẹran ara mọ́. Tí a ti mọ̀ wípé a ti dáríjì wá, a ti dá wa sílẹ̀, a ń gbé inú Jésù, Jésù ń gbé inú wa. A wà nínú orí ọ̀fẹ́ Ọlọ́run, ìgbàlà Ọlọ́run ó wà nínú wa. A ń yọ ayọ̀ ọ̀run láti inú ayé nísinsìnyí nígbò ó ṣe, a ó lọ sí ọ̀run níbi tí ayọ̀ kìí dẹ́kun. Ó ní nígbà tí a mọ̀ wípé a ti wà nínú Olúwa, ó ní kí a máa yọ̀ ní ìgbà gbogbo, ó ní kí a má gbàgbé o. Ó ní mo tún wí fún yín, ẹ máa yọ̀. Nígbà wo ni a rí wípé ó yẹ kí ọmọ Ọlọ́run kí ó máa yọ̀? Nígbà gbogbo ni ó yẹ kí a máa yọ̀. Bí a rí jẹ, ó yẹ kí a yọ̀. Bí ó dàbí ẹni pé ó kù díẹ̀ fún wa, ó yẹ kí a yọ̀. Bí a ti gbàdúrà tí Ọlọ́run ti dáhùn lẹ́sẹ̀kẹsẹ̀, ó yẹ kí a máa yọ̀. Ṣùgbọ́n bí a tún gbàdúrà tí Ọlọ́run tí ó fẹ́ dán ìgbàgbọ́ wa wò, tí Ọlọ́run tí ó fẹ́ mọ̀ bóyá a fẹ́ràn òun ju àwọn nǹkan tí a ń bèrè lọ́wọ́ òun lọ, tàbí a ń sin òun nítorí àwọn nǹkan tí a ń rí gbà lọ́wọ́ òun, tí ó dẹsẹ̀ dúró díẹ̀, tí ó fẹ́ mọ kí ni ìhà tí a kọ sí òun, kí ni ìfẹ́ tí a ní sí òun, kí ni a ó ṣe, kí ni a ó sọ. Bí òun kò bá dáhùn lẹ́sẹ̀kẹsẹ̀, irú ìgbà bẹ́ẹ̀ tí a mọ̀ wípé Ọlọ́run yire wa wò ni o, Ọlọ́run dán wa wò ni o, Ọlọ́run fẹ́ wo ohun tí ìgbẹ́kẹ̀lé wa, ohun tí ayọ̀ wa tó dúró lé lórí, irú ìgbà bẹ́ẹ̀ ni ó yẹ kí a máa yọ̀. Bí ó dàbí ẹni wípé kò sí ohun tí ó yẹ kí a jẹ, a ò tí ì ní wọn tó, àbí a ní inú níbí ni, tàbí ó dàbí ẹni wípé a ń sọ àwọn ènìyàn nínú níbí ni yìí, wọ́n sọ wọ́n sínú ẹ̀wọ̀n, tàbí ó dàbí ẹni pé ìbànújẹ́ wà, àbí a pàdánù àwọn nǹkan kan nítorí pé a mú ìdúró wa gẹ́gẹ́ bí onígbàgbọ́, tàbí a ní àwọn ìṣòro tí ó le pọ́nrán, tàbí ó dàbí ẹni wípé a wà ní ìwàyà ogun, ìjà ogun nínú ayé yìí. Ó yẹ kí a máa yọ̀ ní ìgbà gbogbo. Tẹ̀lé mi ká lọ sí Bíbélì nínú Habakuku orí kẹta láti ẹsẹ̀ ìkẹtàdínlógún. Bí igi ọ̀pọ̀tọ́ kì yóò tilẹ̀ taná, tí èso kò sí nínú àjàrà, iṣẹ́ igi ólífì yóò sì jẹ́ aṣédànù, àwọn oko kì yóò sì mú oúnjẹ wá. A ó ké agbo ẹran kúrò nínú agbo, ọ̀wọ́ ẹran kì yóò sì sí ibùsọ̀mọ́, kì yóò sí ní ibùsọ̀mọ́. Ṣùgbọ́n nínú nǹkan wọ̀nyí, ó ní síbẹ̀síbẹ̀, èmi ó máa yọ̀ nínú Olúwa, èmi ó máa yọ̀ nínú Ọlọ́run ìgbàlà mi. Ó ń sọ fún wa wípé bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀dá wà, bí ó tilẹ̀ jẹ́ wípé ìyàn ń jà, bí ó tilẹ̀ jẹ́ wípé a ò rí jẹ tó, bí ó tilẹ̀ jẹ́ wípé iṣẹ́ ẹran ọ̀sìn wípé wọn ò lérè tó bọ́n ṣe rí tẹ́lẹ̀, bí ó tilẹ̀ jẹ́ wípé iṣẹ́ oko tàbí iṣẹ́ àwọn àgbẹ̀ wípé kò gbèrú, kò lọ síwájú bí ó ti yẹ kí ó rí, ó ní síbẹ̀síbẹ̀, ó ní èmi ó máa yọ̀ nínú Olúwa, èmi ó máa yọ̀ nínú Ọlọ́run ìgbàlà mi. Kí ni ayọ̀ bẹ́ẹ̀? Kí ló máa ń fà ní ìgbésí ayé wa? Wẹ́sẹ̀ 19: Olúwa Ọlọ́run sì ni agbára mi, òun ni òun ó sì ṣe ẹsẹ̀ mi bí ẹsẹ̀ àgbọ̀nrín, lórí ibi gíga ni mi ni yóò mú mi rìn. Ó ń sọ fún wa wípé bí a bá yọ̀ nínú Olúwa ní àkókò wàhálà, bí a bá ń yọ̀ nínú Olúwa ní àkókò inúnibí ni, bí a bá ń yọ̀ nínú Olúwa ní ìgbà gbogbo wípé ó dájú wípé ìyípadà rere yóò dé, yóò mú wa gòkè, yóò gbé wa ga, yóò mú wa ní ìtẹ̀síwájú, yóò mú wa lọ sí ibi gíga. Mo sọ lẹ́ẹ̀kan wípé lákòókò inúnibí ni pẹ̀lú ó yẹ ká máa yọ̀ nínú Olúwa. Bí a bá ń ṣe fìtínà wa, bí a bá kọjú ìjà sí wa, bí ó bá dàbí ẹni wípé a ń sọ̀rọ̀ wa gẹ́gẹ́ bí a ń pẹ̀gàn wa, nítorí wípé a gbàgbọ́ nínú Jésù Kristì, ó yẹ kí a yọ̀ ọ̀run.
ayo igbada olorun ki o wa ni igbese aye wa ise awon aposteli ese ori karun ese ogoji ati ese ogoji lekan ise awon aposteli ori karun ese ogoji ati ese ogoji lekan won si te siti re nigba ti won si pe awon aposteli wole won lu won won si kilo fun won pe ki o ma se soro le oruko Jesu mo won si jowo won lowo lo ki won ni won se nigba ti won ti lu won nigba ti won ti se won ise nigba ti won ti fitini won bayi ti won si ti kilo fun won ti won so fun pe iya popo ni o de ba won bi won ba tese waju lati ma wa so oruko Jesu won se ikokan le logoji nitori na won si lo kuro ni waju ijo ajo igbimo won yo won banuje o won yo won sokun o won yo won o kerora we pe ewo lo de ba won yi kini le ti won gba Jesu Kristi gbo o ni won yo nitori ti aka won ye si iya ije nitori oruko re nitori be o ye ki awa paapa ki a ma yo ninu Oluwa bi atile ni wahala die bi atile ni inu ni bini o ye ki a ma yo ninu Oluwa awon aposteli ti an kan nipa won yi igba kan wa igba kan de ni igbese aye won ti a ri wo pe won ti le so won sinu tubu sugbon sibe ninu ni ogonjo oru ninu tubu yi ni won be si ni yo je ki a wo ise awon aposteli ori 16 ese 25 sugbon laarin ogonjo Paul o Sila gbadura won si korin yin si Olorun awon ara tubu si teti si won lojiji isele nla sise to be ti ipile ile tubu mititi ogan gbogbo ilekun si si ide won si tu sile o se se ki a ri enikeni ninu wa ki o ma so pe ohun ti ka eyi ri o ka ri se o nse nigba ti o ba bo sinu wahala se o nse bayi se o n gbadura se o n korin se o n yo niwaju Oluwa eni ari wepe awon wonyi se bi won tin yo niwaju Oluwa ti won so fun Olorun wepe Olorun adupe lowo re o je olooto o je eni giga o je eni to ju ogba awon eniyan lo o je eni to wa lati ayeraye titi de ayeraye bi won tin yin Oluwa logo bi won tin ko niyin si Oluwa bi won tin yo niwaju Oluwa ninu wahala won ninu ile tubu ti won wa ni ari wepe isele nla sele logan ni ari pe gbogbo ide awon ni tubu yi awon ti o wa ninu tubu igbogbo ide won ja atu won sile awon ilekun ti a ti tipa tele na re pe won se won sile pelu agbara Olorun bi awa paapa ninu bi ni ninu wahala wa ninu iyan ninu airije bi abale korin si Olorun bi abale gbadura ni waju Olorun bi abale ma dupe fun awon nkan ti Olorun ti se fun wa tele a ri wo pe ide wa yo ja awon wahala wa a o mu won kuro wo bi aba wa ninu ibanuje paapa o ye ki a ma korin si Olorun o ye ki a ma gbadura si Olorun o ye ki a ma yo niwaju Oluwa ni igba gbogbo ni o ye ki a ma yo ninu Korinti keji ori kefa ese ikewa Korinti keji ori kefa ese ikewa bi eni ti o kun fun ibinuje sugbon awa n yo ni igba gbogbo eni eyi ni itara ati ilepa awon omo Olorun eni ari eyi ari iwa bi Olorun ti awon eniyan wonyi ni o ni bi eni ti o kun fun ibinuje eje pe ki se ibanuje die ni Paul apostle ni o ni o da bi eni pe awon nkan wonyi won wa si oju kan latotun latosi lati waju lati eyin o ni bi eni ti o kun fun ibinuje o ni sugbon sibe awa n yo ni igba gbogbo nitori be o ye ki a ma yo ni waju Oluwa bi o ti le je we pe a padanu awon nkan kan ti mo ti so tele nitori pe a mu iduro onigbagbo nibi ise nitori pe a mu iduro onigbagbo ninu ebi wa nitori pe a ko gbojege fun awon eletan fun awon ti o wa ninu aye awon molebi wa ti won fe ki a koju si won ki a si ko eyin si Jesu Kristi a ko gbojege a ko peyida nitori be o sese ki a padanu awon anfani die die lati odo won sugbon sibe o ye ki a ma yo ninu Oluwa ninu Heberu orikewa ese 24 nitori eyin ba awon ti o wa ninu ide kedun esi fi ayo gba ikolo eru yin
esi fi ayo gba ikolo eru yin nitori eyin mo ninu ara yin pe eni oro ti o wa titi ti o si dara ju be lo li orun eni ari ti awon onigbagbo ti isaju ti won se we pe nigba ti a ko won leru we pe nigba ti a je won niya we pe nigba ti a re won je we pe nigba ti a gba eto won lowo won e ti won iba fi bohun e ti won iba fi ma raun e ti won iba fi ma so we pe olorun kilode ki won ma fi were pe olorun lejo sugbon ari we pe won yo ni waju olowa ni akoko ti a tun ni awon wahala miran je ki a wo petero kini lati ori kerin lati ese ikeji la se ese iketala oni olufe e ma se ka idanwo ina ti nbe laarin yin eyi ti o de si yin lati dan yin wo be ni pe ohun ajeji le o de ba yin o se se ki idanwo tin joni bi ina idanwo tin ba tin da okan ru gege bi ina tin da gbo nkan ru idanwo ti o le popo oni olufe eyin eniyan olorun e ma se ka idanwo ina idanwo ti o le lanpe be idanwo tin joni lara lanpe be idanwo ti o da bi eni pe a ko riro eyiri lanpe be oni tin be laarin yin eyi ti o de si yin lati dan yin wo lati dan igbagbo yin wo lati dan ife yin si olorun wo lati dan ijolo ton yin wo lati dan ifara eni rubo ijowo ayin lowo fun olorun lati dan wo lati dan gbogbo awon ileri ta tin se fun olorun ma je mu ti a tin ba olorun da lati dan won wo oni awon idan won ti o de saarin wa lati dan igbagbo wa wo lati dan ife wa wo lati dan ijowo eni lowo ti a ni lati dan wo oni bi ohun ajeji ti o de ba yin sugbon niwon bi eyin ti je alabapin iya Kristi e ma yo ki e si le yo ayo popo nigbati aba fi ogo re han nitori be e je ki a ma yo ni igba gbogbo ni ipari je ki a wo ohun to ma nsele bi aba ni ayo olorun yi ni igbesi ayo ni igbesi aye wa bi aba fi ayo gba ohun gbogbo inu ni bi ni de ni iyan lo de tabi arije tabi ariseese tabi inu tubu le ati le fi wa si nitori igbagbo ninu Kristi tabi ibanuje ni tabi o pe a ni ikolo eru abi dukia aye yi tabi a ni awon idanwo bi ina to njoni tabi a ni awon ogun to nja yi waka kini o ye ki a se bi o ti re ninu beli o ye ki a ma yo bi a ba nyo be kini awon nkan ti yo sele je ki a wo la apere kan ni igbesi aye oba kan ninu bibeli ninu chronicle keji ori ogun chronicle keji ori ogun lati ese ikini o si se leyin yi ti awon omo Moabu ati awon omo Amoni ati ninu awon omo Edomu pelu won gbe ogun to Jehoshaphati wa ese iketa Jehoshaphati siberu o si fi ara re si ati wa Olowa o si kede awe ja gbogbo Juda wo ese ikokanlelogun o si ba awon eniyan na gbero o bi won pe kilo ye ka se nitori wahala ti dele ogun ti de kilo ye ka se kini amoran ti won fe fun ohun gege bi oba kini igbese ti o ye ki a gbe ki ogun yi ki o le pari nitori awon eniyan won yi bi won ba je ki ogun yi ki o ma tese waju o daju we pe ohun ti o ma nsele leyin ogun ni pe wahala iyan airije yo de inu ni bini yo si de bi awon won yi ba segun won won ma fiti won una won won ma se won ni wahala o se se ki won ko awon miran ninu awon jagunjagun won ki won ko won lo si ile ajeji ki won so won di eru ibanuje popo ni o si ma tele ru nkan be nitori pe a o ya ebi nipa a o mo baba kuro yo ko iya ati awon omo lai si olupese ati olutoju fun won o se se ki a ri wo pe a o ba opolopo dukia opolopo ile opolopo ohun ni won je nitori ogun yi o se se ki o mu idanwo nla ba won ogun yi o je ohun ti o ba won leru sugbon nigbati Jehoshaphati ti o ri ogun nlanla ti o de ba won yi awon oba keferi ti won parapo ti won fe lati segun won o gbimo pelu awon eniyan re wepe kini ki o ye ki a se kini mo ti won fun wese ikokanlelogun lekan si o si ba won awon eniyan na gbero o si yan awon akorin si olowa ti yo ma yin ewa iwa mimo
bi won tin jade lo ni waju ogun na ati lati ma wi pe eyin oluwa nitori ti anu re duro lai lai awon won yin yo ni waju oluwa won ko ti isegun sugbon won yo won ko ti ri ipari ogun yi sugbon won yo awon ota won si nle pa won sugbon won yo nje won se be nigba ti awon ota wa nitosi nigba ti o dabi eni wi pe wahala wa fun je won yo ninu oluwa wese keji le logun nigba ti won si bere si ni korin ti won si yin oluwa oluwa yan ogun ehin si awon omo amoni ati moabu ati awon ara oke seri ti o wa si juda o si kolu won bayi ni ari pe isegunde isegun le de fun awa na bi a ba yo ninu oluwa bi a ba n kigbe si oluwa bi a ba n ko ni iwaju oluwa o ye ki a dide duro o ye ki a so fun olorun wi pe awa n yo ni waju re o ye ki a ko ni waju oluwa o ye ki a rin ni waju oluwa o ye ki a so fun olorun wi pe ati diti olorun nitori be ninu wahala ninu iyan ninu ikonju ninu nibini ninu ohunkohun ti o le de ba ninu aye yi wi pe a o ma yo ni waju oluwa gbe ohun re soke ki o yo ni waju oluwa awon won yi nigba ti won ri ogun nigba ti won ri wahala ki se pe won be pe olorun se ti bi fun mi olorun se ton fun mi nibi ti won tin yo nibi ti won tin korin nibi ti won tin yo ayo inu didun si oluwa nibe ni ari wi pe isegun je ti won nitori be kipe oluwa so fun oluwa ki o yo ni waju oluwa wi pe bi awon wahala won yi ti le wa sibe sibe emi o yo ni waju oluwa olorun igbala mi.

0: ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, olóore ọ̀fẹ́, adúpẹ́ fún oore ọ̀fẹ́ tí ẹ fi hàn ní orí òkè Káfárì, nígbà tí ẹ rán ọmọ bíbí yín kan ṣoṣo láti kú fún ẹ̀ṣẹ̀ wa. Àwa ni ẹlẹ́bi, àwa ni ẹlẹ́ṣẹ̀, ṣùgbọ́n Jésù Kristì, ọmọ bíbí yín kan ṣoṣo, aláìlẹ́ṣẹ̀, olóòótọ́, ẹni tí ó ti wà láti ayérayé, ẹni tí kò ṣe ohunkóhun kí ó kùnà rí, ó kú fún wa, ó ru ẹ̀bi wa, ó ru ẹ̀ṣẹ̀ wa. Àdúpẹ́, ẹgba ọpẹ́ àti ìyìn wa lórúkọ Jésù. Àdúpẹ́ fún oore ọ̀fẹ́ tí ó fà wá súnmọ́ ọ̀dọ̀ ara yín. Àdúpẹ́ fún ìdáríjì tí ẹ fún wa lọ́fẹ̀ẹ́. Àdúpẹ́ fún ojú rere tí ẹ fi hàn wá. Àdúpẹ́ fún ìwẹ̀nùmọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì. Àdúpẹ́ wípé ẹ tún pèsè ayérayé sílẹ̀ fún wa. Ibùgbé kan lókè, ohun tí a kò lẹ́tọ̀ sí, ṣùgbọ́n nípa oore ọ̀fẹ́ nìkan ṣoṣo ni ẹ fi pèsè nǹkan wọ̀nyí sílẹ̀ fún wa. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa lórúkọ Jésù. Ǹjẹ́ bí ẹ ti mú wa wá sí inú ìjọba Ọlọ́run wípé kí a lè máa so èso ìwà mímọ́, àti wípé kí a lè fi ìfẹ́ Kìrìsìtẹ́nì tòótọ́ kí a lè fi hàn, a ń bẹ̀bẹ̀ wípé ohunkóhun tẹ́ ń béèrè lọ́wọ́ wa tí ẹ fẹ́ kí a fi hàn ní ìgbé ayé tuntun tí a bọ́ sí yìí, ẹ ràn wá lọ́wọ́ kí a lè ní oore ọ̀fẹ́, kí a bá lè ṣe nǹkan wọ̀nyí ní orúkọ Jésù. Bí a ó ti lọ sínú ọ̀rọ̀ yín lónìí, ẹ̀bẹ̀ wa ni wípé ẹ ó ṣe wá lójú, ẹ ó là wá lóye, ẹ ó jẹ́ kí àwọn nǹkan tí ẹ ti fi pamọ́ nínú ọ̀rọ̀ yín kí ó jáde, kí a bá lè rí i dáradára, kí a bá sì lè tẹ̀lé àwọn nǹkan wọ̀nyí ní ìgbésí ayé wa. Àdúpẹ́ wípé ẹ ti gbọ́ àdúrà wa ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí a ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa nínú Kólósè orí ìkẹta, a ń kà á láti ẹsẹ̀ ìkejìlá sí ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Kólósè orí kẹta láti ẹsẹ̀ ìkejìlá sí ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Nítorí náà, bí àyànfẹ́ Ọlọ́run, ẹni mímọ́ àti olùfẹ́, ẹ gbé ọkàn ìyọnú wọ̀ ìṣeun, ìrẹ̀lẹ̀, inú tútù, ìpamọ́ra, ẹ máa fara dà á fún ara yín, ẹ sì máa dáríji ara yín. Bí ẹnikẹ́ni bá ní ẹ̀sùn sí ẹnìkan, bí Kristì ti dáríji yín, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó máa ṣe pẹ̀lú àti borí gbogbo nǹkan wọ̀nyí. Ẹ gbé ìfẹ́ wọ̀ tí í ṣe àmùrè ìwà pípé, ẹ sì jẹ́ kí àlàáfíà Ọlọ́run kí ó máa ṣe àkóso ọkàn yín sínú èyí tí a pè yín pẹ̀lú nínú ara kan, kí ẹ sì máa dúpẹ́. Àwọn ẹsẹ̀ mẹ́rin tí a kà yìí láti ẹsẹ̀ ìkejìlá sí ẹsẹ̀ ìkẹẹ̀dógún, àwọn ni ó fi àwọn ohun àmúyẹ ní ìgbésí ayé onígbàgbọ́ tí ó fi hàn wá dáradára, tí ó sì ń sọ fún wa wípé èyí ni ohun tí Ọlọ́run ń retí ní ìgbésí ayé wa, wípé bí Ọlọ́run bá ti ń wo ẹnìkọ̀ọ̀kan wa, tí ó ń wo ìgbésí ayé tí à ń gbé, ìrìn tí à ń rìn, ọ̀rọ̀ tí à ń sọ láti ẹnu wa jáde, wípé àwọn nǹkan wọ̀nyí ni Ọlọ́run ni ó ń fẹ́ rí. A pín àwọn ẹ̀kọ́ yìí, a pín sí ipa mẹ́ta. Ìkíní, a sọ nípa ìwà. Ìkejì, a sọ nípa ìfẹ́. Ìkẹta, a sọ nípa ìpè. Ó yẹ kí a mọ̀ wípé nígbà tí a wá sínú ìjọba Ọlọ́run, Ọlọ́run ti pèsè ìwà tí ó yẹ kí a hù, ó ti pèsè rẹ̀ sílẹ̀ fún wa. Gẹ́gẹ́ bí aṣọ tí a pèsè sílẹ̀ fún ọmọ tí a bí, tí a gbé wọ̀, èyí ni ìwà Kìrìsìtẹ́nì. Ìkejì, Ọlọ́run fẹ́ kí a gbé ìgbésí ayé tí ó jẹ́ wípé ìfẹ́ ni ọ̀rọ̀ kan ṣoṣo tí ó jẹ́ olúborí tàbí àkójọpọ̀ tabi itumo ohun gbogbo ti a nse we pe irin wa yo je irin ife oro wa yo je oro ife ise wa yo je ise ife ohun gbogbo ti a nse ohun gbogbo ti a nso ohun gbogbo ti a hu ni iwa yo je nipa ti ife eyi ni a pe ni ikeji ife christiani ki se ife ti ara ki se ife ti eniyan laso ti ko ni ori ofe olorun ṣugbọn ife christiani iketa o ye ki a mo we pe nigba ti a pe wa sinu ijoba olorun ipe ti olorun pe wa ipe alailegbe ni ipe ti a ko le fi diwon ohun miran ninu aye ni ipe po ninu aye o seese igba miran a ma nri ninu iwe iroyin we pe enikan ti o ma gba bọọlu alafesegba ti o wa ni oke okun awon ilu wa nihin orilede wa nihin o seese ki won ki o kowe si ki won ki o fi ipepe wi pe akoko ti de lati wa fi imuna doko lati ma gba bọọlu yi lati wa fi han ninu ilu re nihin ipe ti a pe yi o je ipe ti iru eni yi o ka si pupo nitori wi pe ilu re tabi orilede re da lola lati pe fun iru ipe be tabi igba miran o seese a le ri oluko kan ni ile eko giga university o seese ki o ti ma koni nipa ina ti owo tabi nipa nina ati rira oja lati oke okun bi o ti n ko won yi o seese ki ilu wa tabi orilede wa ki o ma wa eyi ti a n pe ni commissioner ki won ki o si fi iwe pe we pe ati ri wepo jafafa ninu eko owo nina ati oja rira paapa julo nina ati didu nina ati rira pelu awon oke okun nitori be a pe jade lati bi ti o tin ko awon eniyan ni eko ani ki o wa se commissioner fun orile ede tabi fun ekun kan iru ipe be awon eniyan ma nfi towotowo gba ipe be awa ti a je onigbagbo ipe ti olorun fi pe wa o je ipe ti o ga ju ipe ti awon wonyi ti won wa ninu aye ti won ni a ma menu ba e ti a nso yi nigbo se sugbon ti a fe ki o ye wa ni wo pe o meta ni o farahan ninu eko ti a nko le oni ikini iwa christiani ikeji ife christiani iketa ipe wa gege bi christiani gege bi onigbagbo ye ki a wo ikini kini awon iwa ti o ye ki o wa ninu igbese aye wa gege bi eni ti a ti ra pada gege bi eni ti a ti jidide pelu christi gege bi eni ti o nsaferi ohun to nbe loke gege bi eni ti a ti da lola ni ti wipe a ti fi aso ododo a ti fi wo gege bi eni ti a ti koroko re ni iwe iye lorun gege bi awon eni ti angeli nwo ti won yo nitori wipe a ti ronupo ada kuro ninu awon ese wa kini iwa ti o ye wa irin ti o ye wa kini awon ti o je ojuse wa gege bi christiani tabi gege bi onigbagbo o ye ki a wo awon nkan wonyi dara dara nitori opolopo wa ni o je bi omo oba ti o rin bi omo mekunu igba miran bi abari omo oba tabi omo oloye ni adugbo wa bi abari bi o tin woso bi abari bi o tin rin bi abari bi o tin soro to je wi pe omo kekere ti ko ti ipe to daye bi a ba n gbo oro agba lenu e a ma so pe o mo wi pe nu afin lo ti jade oro ogbon oro agba ti o n gbo ninu afin ohun lo n jade latenu e ṣugbọn bi a ba ri iru omo bẹẹ ti o je omo oba ti o jade lati aafin ṣugbọn ti o je wi pe oro ti ko bakun gbe oro asiwere oro alailogbon ise awon mekunu ni a ri lọwọ e a so wi pe wo omo oba ti o n se bi omo mekunu ti ko mo iru eni ti o n je awa naa gege bi omo oba oba awon oba olowo awon olowa gege bi eni ti a ti fi ipepe wa sinu ijoba olorun awa na o ye ke amo iru eniyan ti a je o ye ke amo we pe awa ni eni ti a ti da lola eni ti a ti dari ese reji eni ti a ti se ni omo olorun eni ti awon angeli ti won yo nitori re eni ti o je wi pe owo olorun fun ara re lo te ilu aye raye ilu ti a nlo on lo te edo eni ti o je awa ni akoroko re ni iwe iye olorun ojo kan ko le mo ki o sule ke a ma ranti wa le orun nitori pe oruko a wa ninu iwe iye lohun nitori pe awon angeli won yo nitori wa nitori pe gbogbo awon ohun ti a nreti wi pe nigba ti ipe badun ti a pa wa laada ti a o lo jogun re lohun ojojumo ni olohun lo npese re fun wa mo so wi pe ojo kan ile ojo kan o le mo ki a ma ranti wa le orun iru awa eniyan be o ye ke amoru eniyan ti a je o si ye ke amo wi pe a o dabi awon ti o wa ninu aye wi pe ati gba wala ati dariji wa ati yi wa pada nitori be iwa otun irin otun ni o ye ki o je ti wa ye ke awo lati ese ikejila oni nitori na bi ayan fe olorun eni mimo ati olufe ye ki a duro nbe na oni bi ayan fe olorun tele tele awon omo israeli ni a npe ni ayan fe olorun awon iran abrahamu awon ni a npe ni ayan fe olorun nitori ife olorun o farahan daju daju ninu orile ede na ni igba atijo nitori wi pe olorun fe fi titobi agbara re ati ogo re ati iyanu re o nfe fihan ninu orile ede israeli ki won ki o ba le je awoko fun gbogbo aye awon ni a npe ni ayan fe olorun sugbon nisisiyi iwo ati emi erupe lele iwo ati emi keferi lasan lasan iwo ati emi eni ti a bi ninu ese eni ti o mo okun ninu ese eni ti o nje ese bi eni jeun ti o mu ese bi eni mo omi tele tele iwo ati emi elegbin ati eleri ni olorun ni o fa wa si odo ara re ti o wo emo ninu eje jesu ti o fun ni ore ofe ti a wa di ayan fe ni waju olorun o wa nso fun wa oni se a o mo ipo wa ni oni se a o mo bi ati je ni waju olorun ni wi pe ati je ayan fe olorun o wa so wi pe eni mimo ati olufe nitori wi pe olorun fe wa o ti so wa di olufe o wa tun so wa di eni mimo awa ti a je elese ati eleri tele tele nisisiyi a je eni mimo ati olufe o wa so fun wa awon nkan kan ti o ye ki a ni igbese aye wa gege bi eni kokan e ti o fi le ba ipe wa mu ye ki ran leti we pe ni awon ose ti o koja die seyin mo so fun o gege bi onigbagbo we pe adabi eni ti o gbe aso wo we pe tele tele ati wo aso iri sugbon boya fe lo si ode tabi boya agba wa si ibi ise kan iru aso ti a se wo ni o fi wa han gege bi eni ti a je ninu ise be somo gege bi ologun bi a ba fe mo enikan gege bi jagun jagun o ni iru aso to nwo gege bi olopa bi a ba ti ri olopa a mo gege bi aso ti o wo bi o ba so fun wa wi pe enikan fe se igbeyawo eni ti o fe se igbeyawo yi o mo tele tele o wa so wi pe ye ki n debe tori wi pe inu ile isin wa ni won ti fe se igbeyawo yi mo si n fe lati ba awon ti n yo mo fe ba won yo nitori eni bibeli so awon ti n sokun e ma ba won sokun awon ti n yo e ma ba won yo nitori be mo fe lo si bi igbeyawo yi bi gbogbo eniyan ti n wole ti won jade won wole won jade awon akorin wole oni wasun wole awon ebi iyawo won wole ebi oko won wole bi okunrin ti o fe se igbeyawo ati obinrin ti o fe se igbeyawo bi won ti yo o so wi pe o n lati je omidan arabinrin ti o n bo yi o n lati je oni won fe gbe ni iyawo won ni bawo lo se mo so mo tele ni oni o ti woju e
1: wo irin si e wo aso ti o wo wo bi o se se daju daju aso ti o wo o je ke amo yato we pe oni o fe se igbeyawo be na ni o iwo ni agbe niyawo fun Jesu Christi bi a o ti e mo tele tele we pe ah arabirin miri o ma ti nigbala bi a o ti e mo tele tele we pe ah arakunrin Samueli o ma ti nigbala irisi re iwo so re ati ohun ti o gbewo gege bi agbada ododo o je ke amo we pe iwo ni eni ti agbe ni yawo fun Jesu Christi o eyi ni mo fe ki o fi sokan we pe Paul apostle o nso fun wa gege bi eni Olorun gege bi apostle o nje ke amo we pe awon aso ogbologbo awon aso atijo awon aso egbin awon aso ti a wo tele tele ti o fi wa han gege bi elese ani bon won sonu ani mu won kuro ke a wa wo awon aso titun miran e ti o fi wa han we pe awa ni agbe niyawo fun Jesu Christi wo ese ikejo ori keta sugbon nisisiyi e fi gbogbo nkan wonyi sile ibinu irunu arankan oro odi ati oro etiju kuro li enu yin e ma se se poro fun enikeji yin e sa ti bo ogbologbo okunrin ni sile pelu ise re eni an so fun a wi pe awon ogbologbo ise ti atijo ati bo won sonu gege bi ewo ti o darugbo gege bi aso ti ko to si wa nisisiyi ati pa won ti o wa so fun a wi pe a wa gbe ohun miran wo e ti se titun ni ese ekewa ese ti gbe okunrin titun ni wo eyi ti a so di titun ni si imo gege bi aworan eni ti o da o wa so fun a nisisiyi ni ikokan ohun ti a ni gbe wo gege bi ewo titun agbada ododo je ke a wo ni ikokan lati ese ikejila nitori na bi eyan fe olorun eni mimo ati olofe egbe okan iyonu wo egbe okan iyonu wo ini Jesu papa ni o menoba nigbati o nso nipa omo odo kan iranse kan ti o gba idariji o si ri iranse elegbe re sugbon eyi ti iba fi ni iyonu ki o papa ki o si dariji elegbe re ko se be Jesu wa nso we pe awa ti a so we pe ati di atunbi ti a je ti Olorun o ye ki a ni okan iyonu emi iwa tutu isore si eni keji wa ye ki a wo Matthew ori keji dilogun a oni le ka gbogbo ese ti o so nipa ohun ti Jesu so yi die lauka bi o ba dele o le ye wo fun ara re lati ese ketalelogun titi de ese ikarun din ni ogoji sugbon nisisiyi je ki a wo ese ikerin din logbon nitori na li omo odo na wole o si teriba fun o wi pe oluwa musuro fun mi emi o san gbogbo re fun o oluwa omo odo na si sanu fun o tu sile o fi gbese na ji eni iyonu ti oluwa re ni si o dariji bakan na oluwa se fun wa gbogbo ese ti a ti da tele tele ti o dabi igbese ti o wo wa lorun olorun dariji wa o wa n reti wi pe ki awa paapa ki a ni iyonu si eni keji wa ki a le dariji sugbon omo odo ti a dariji yi o jade lo ori omo odo elegbe re ti o je ni igbese die e ti iba fi dariji ko se be e ni oluwa re wa fi pe pada we pe nigba ti ohun ti sanu fun iba dara bi ohun paapa bi o ba sanu fun elegbe re je ki a wo je ki a wo lati ese ikeji le logbon nigba ti oluwa re si pe tan o wi fun pe ah iwo iranse buburu yi mo fi gbogbo gbese ni ji o nítorí tí ìwọ bẹ mí ìwọ kìí sì ṣàánú ìránṣẹ ẹgbẹ rẹ gẹgẹ bí mo ti ṣàánú fún ọ nítorí bẹẹ èyí ni ọlọrun retí lọwọ wa wípé kí a gbé ọkàn ìyọnu wọ kí a ní ìyọnu kí a dáríji ara wa ó ṣeéṣe kí ó jẹ ìyàwó rẹ ni ó ṣe ọ kí a má fi àáké kọrí wípé láéláé a ò ní lè dáríji ó ṣeéṣe kí ó jẹ ọkọ ni ó ṣe nǹkan sí ọ tí ó dùn ọ kí a má fi àáké kọrí wípé rárá láéláé títí ayé yóò fi dópin n ò ní lè dáríji tàbí ọmọ ló ṣe nǹkan tí a ò fẹ kí a má lè ọmọ jáde kí a sọ wípé kò ní lè bá wa gbénú ilé kí a sọ wípé a ò ní lè dáríji ó ní kí a ní ìyọnu kí a gbé ọkàn ìyọnu wọ kí a ní ẹ̀mí ìkáàánú fún ara wa kí a lè dáríji ara wa kì í ṣe nínú ẹbí nìkan nínú ilé ìsìn ó ṣeéṣe kí a ṣe ara wa ṣé a mọ̀ wípé àwa tí a jẹ́ adarí ìbá ṣe olùṣọ́ àgùntàn àgbà ni tàbí adarí ẹkùn kò sí áńgẹ́lì láàrin wa nítòótọ́ ni a gba ọkàn wa là nítòótọ́ ni ọlọ́run ti dárí ẹ̀ṣẹ̀ jì wá nítòótọ́ ni a jẹ́ ènìyàn ọlọ́run ṣùgbọ́n ó ṣeéṣe bóyá a bójú fo nǹkan kan ni bóyá ẹnìkan ló fi ẹ̀sùn sùn wá nípa rẹ kí a sì sọ ọ̀rọ̀ sí ọ kí o bí ọ nínú ohun tí a ní láti ṣe ni wípé kí a dáríjì ìbá jẹ́ olùṣọ́ àgùntàn ni ó ṣẹ̀ wá ni àfẹ́ rí olùṣọ́ àgùntàn a tilẹ̀ ti súnmọ́ báyìí etí ìbá kan gbàdúrà fún a kò ní gbà ju ìṣẹ́jú márùn lọ ṣùgbọ́n lòun ò ráyè kí a dáríjì ara wa tàbí ó ṣeéṣe kí ó jẹ́ ẹni tí a fi sí orí ẹkùn ni ó ṣeéṣe kí ó ṣẹ̀ wá bóyá à ń fẹ́ ìtọ́jú bóyá nǹkan ẹ̀gún ló gún wa lẹ́sẹ̀ a sì rò pé abẹ́ wà lọ́wọ́ rẹ̀ láti yọ ẹ̀gún yìí kúrò ṣùgbọ́n kò tètè yọ ẹ̀gún yìí a sì ní ìrora púpọ̀ ó yẹ kí a dáríjì ó yẹ kí a ní ìyọnu sí ara wa ó sì ṣeéṣe kí ó jẹ́ wípé adarí ẹkùn tàbí adarí ìdàpọ̀ ojúlé ó ṣeéṣe kí ó jẹ́ pé àwa tí a jẹ́ ọmọ ìjọ la ṣẹ̀ wọ́n ó yẹ kí àwọn tí wọ́n jẹ́ olórí lórí wa ó yẹ kí àwọn náà kí ó lè ní ẹ̀mí tàbí ọkàn ìyọnu kí a gbé ọkàn ìyọnu wọ̀ sí ara wa ẹ jẹ́ kí a wo Isaiah orí kejì dín ní ọgọ́ta Isaiah orí kejì dín ní ọgọ́ta ẹsẹ̀ ìkeje kì í ha ṣe láti fi oúnjẹ rẹ fún àwọn tí ibi ń pa àti kí ìwọ kí ó mú àwọn òtòṣì tí a ti sóde wá sí ilé rẹ nígbà tí ìwọ bá rí arìn horo kí ìwọ kí ó arìn hòhò kí ìwọ kí ó bò ó kí ìwọ kí ó má fi ara pamọ́ kúrò lọ́dọ̀ ẹran ara tirẹ èyí ni a ń sọ bí a ti lè ní ọkàn ìyọnu bí a ti lè fi ìwà tútù tàbí ọkàn ìyọnu bí a ti lè fi hàn wípé bí a bá rí ẹnikẹ́ni tí ebi ń pa nínú àwọn ará nínú olúwa tàbí nínú àwọn aládùúgbò wa tí oúnjẹ sì wà lọ́wọ́ wa kí a fún wọn ní oúnjẹ bí a bá rí àwọn tí kò ní lọ́wọ́ kí a gbà wọ́n sí ilé bí a bá rí àwọn tí ó dàbí ẹni wípé wọn ò ní aṣọ ó dàbí ẹni pé wọ́n ń rìn hòhò kí a fi aṣọ bò wọ́n kí a má ṣe yẹ̀yẹ́ wọn wípé nítorí wọn ò ní aṣọ tí ó yẹ kí wọn kí ó wọ̀ àti wípé kí a má fi ara pamọ́ fún àwọn tí ìyá ń jẹ kí a má ṣe bẹ́ẹ̀ ni wípé a kò mọ̀ wípé wọ́n nílò àwọn ohun kan tí ó wà lọ́wọ́ wa kí a rí wípé a tọ́jú àwọn ẹlòmíràn ẹ jẹ́ kí a wo Róòmù orí kejìlá ẹsẹ̀ ìkẹwàá Róòmù orí kejìlá ẹsẹ̀ ìkẹwàá ní ti ìfẹ́ ara ẹ máa fi ìyọnu fẹ́ràn ara yín ní ti ọlá ẹ máa fi ti ẹnì kejì yín ṣáájú ó ní kí a máa fi ìyọnu fẹ́ràn ara wa nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a gbé ọkàn ìyọnu wọ̀ ìkejì ó ní ó yẹ kí a ní ẹ̀mí ìṣeun ó yẹ kí a máa ṣoore fún ara wa kò yẹ kí a dúró di ìgbà tí wọ́n bá sọ fún wa wípé lágbájá ó yẹ kí a ràn lọ́wọ́ bí a bá ti rí wípé ara awon ara ninu Oluwa won ni awon nkankan ti won se alaini ti Olorun si pese nkan won yi fun wa oni ki a je eni ti sore oni bi o ti e je eni ti a o mo ri gege bi eni ti a pa ni apa ipatan ni oju ona laarin Jericho ati Jerusalem oni bi abari gege bi alaanu ara Samaria o ye ki a ma sore o ye ki a ni emi iseun ki a ma toju awon ti a pa lara tabi awon ti a sa logbe tabi awon ti o ba ajalu kan pade ni igbese aye won ye ki a wo Efesu ori kerin ese ikeji leni ogbon e ma sore fun omo ni keji yin eni pe ki a ni emi iseun ki a ma sore eni iyonu e ma dariji ara yin gege bi Olorun ninu Kristi ti dariji yin o tun so fun wa o nte mo wa leti wo pe o ye ki a ma sore o si ye ki a ni iyonu si ara wa bi a ba pada si Kolose ori keta ese ikejila ki a ni irele irele je ohun ti o se pataki irele je ohun ti bi a ba ri ni igbese aye eniyan a ma so wi pe lagbaja omo lu abi ni o sese boya ko lowo o sese boya ko ti le bo wa ko le fun wa lo nje sugbon a ma so pe lagbaja omo lu abi ni kilode tan so be a ma so wi pe irele lagbaja o po o ga popo o sese ki o je ninu ebi bi o sese ki o je iya oko ni o wa sele bi iyawo ti n gbe ounje sile fun iya oko ti o kunle bi o ti n gbe ounje sile yi ni iya oko o sese ki obe ki o ma ti le dun popo ikunle yi yo je ki obe dun ju be lo o sese ki eran popo ki o ma si ninu obe sugbon ikunle ti iyawo yi ti o fi gbe ounje fun iya oko re yo je ki inu iya oko ki o dun to be ti o je wi pe iya oko yo ma pon awo lani bi o ba ti pada de ni o ma so wi pe iyawo omo mi mi o riru e ri ni o ni iteriba popo o je eni ti o lowo popo o je eni ti a ko ti o gbe ko nitori kini se nitori pe a ko gbo eran inu koko fun iya ni rara nitori iteriba nitori irele nitori wi pe eni yi bi o tin soro be ni o nkunle bi o tin gbonje sile be ni o nkunle ni iya iya ma so wi pe o da be ni ki ma ba yin gbe wi pe mo feran re popo o da bi omo fun mi irele je ohun ti o se pataki ye ki a wo Peteru kini ori karun ese karun be pelu eyin ipere e teriba fun awon agba be gege eyin ipere eyin omode e teriba fun awon agba laye ode oni ni a rin wi pe awon omode ko bowo fun agba o se ni laanu laarin awa ti a pe ni onigbagbo ni a ri wi pe a o bowo fun awon agba o ri omokunrin kan boya o je omo ogun odun o ri elomiran ti o je omo ogota odun agbalagba ti o ti ewu lori ti o ti bi omo ti o ju arakunrin lo ti o je omo ogbon odun yi bi o ba fe pe ara wa ninu Oluwa awon agba ninu ijo ti o je obi ogota odun ni o ma so pe brother omo ogbodun ti o npe eni ogota odun ni boda ki se baba wa ni bi ati e mo bibeli lati ibere de opin eni ti o hewu lori eni ti o je agba baba lo je fun wa igba miran a o ri o sese ki o je omo odun 25 ni o je olu eni to n dari idapo ju ile ki eni ti a n dari re yi ki o je bi omo 70 odun eti eni ti o n dari idapo ju ile ba fi ma bowo fun baba yi ni o ma so wi pe brother Samson eni to n pe ni Samson yi ni eni ti o je 70 odun o eyin le o ka bibeli fun wa o ko boju mo be o ye ki awa ti a je omode o ye ki a ni ibowo iteriba ki a ni irele fun awon agba nitori be e je ki a mu awon kan won ibo sipo ni aarin wa o sese boya andari eko ninu ojo ni igba ti a wa ni ojo esimi a n wa inu iwe mimo a si n fe pe arabirin kan eni ti o je mama eni ti o to mama fun wa bi o ba so nipa ti ara a fe pe wo pe ki o ka akosori a kan yowo si ani e iwo dide ki o ka a ki so pe iwo fun eni ti o dabi mama wa ko boju mo be tabi ki a so wi pe lagbaja ki a la oruko mo lori eni ti o to baba fun wa eni ti o to mama fun wa tabi eni ti o to gba wa si bi ise o ye ki irele tabi ibowo ki o wa jesu ko wa ni nkan woyi o ni ani gbogbo yin e ma teri ba fun ara yin ki e si fi irele wo ara yin le aso nitori olorun ko ju ija si awon agberaga ṣùgbọ́n o n fi ore ọ̀fẹ́ fún àwọn onírẹ̀lẹ̀ láàrin ara wa o yẹ kí a máa tẹríba fún ara wa o yẹ kí a ní ìrẹ̀lẹ̀ láàrin ara wa kí a lè mọ̀ wípé àwa pàápàá a jẹ́ ènìyàn ọlọ́run nínú pétérù kínní orí kẹta yẹ kí n kúnkún kàá fún ọ láti ẹsẹ̀ ìkíní nítorí ó ṣe pàtàkì púpọ̀ ẹsẹ̀ ìkẹrin la ń lọ ṣùgbọ́n jẹ́ kí n kà láti ẹsẹ̀ ìkíní bẹ́ẹ̀ gẹ́gẹ́ ẹ̀yin aya ẹ máa tẹríba fún àwọn ọkọ yín pé bí ẹnikẹ́ni bá tilẹ̀ ṣe àìgbọràn sí ọ̀rọ̀ náà kí a lè jèrè wọn lé àìsọ̀rọ̀ nípa ìwà àwọn aya wọn àwa tí a ti lọ́kọ tàbí tí a ti gbéyàwó ó yẹ kí èdè yìí kí ó yé wa wípé ìrẹ̀lẹ̀ ó ṣe pàtàkì púpọ̀ nínú ilé ìtẹríba ṣe pàtàkì púpọ̀ nínú ilé ó máa ń ṣeni láàánú ó sì máa ń bani lọ́kàn jẹ́ bí abárí aya tí ó sọ wípé òun ti di àtúnbí wípé òun tilẹ̀ jẹ́ òṣìṣẹ́ nínú ìjọ bí abárí bí ó ṣe ń sọ̀rọ̀ agan ọ̀rọ̀ líle sí ọkọ rẹ̀ ó máa ń jẹ́ ohun tó máa ń ṣeni láàánú wípé arábìnrin ṣe ń sọ̀rọ̀ báyìí ṣé kò mọ̀ wípé bíbélì ó kàn nípa fún wa láti tẹríba fún ọkọ wa ni ó ní bí ọkọ wa bí ó tilẹ̀ jẹ́ ẹni tí ó ń ṣe àìgbọràn sí ọ̀rọ̀ náà ẹni tí kì í ṣe onígbàgbọ́ ó ní síbẹ̀síbẹ̀ ó yẹ kí a ní ìtẹríba kí a bá lè jèrè àwọn ọkọ wọ̀nyí pẹ̀lú ìwà ìrẹ̀lẹ̀ tí a ní nígbà tí wọ́n bá ń wo ìwà rere yín tí òun ti ẹ̀rù ọ̀ṣọ́ ẹni tí kí ó má ṣe jẹ́ ọ̀ṣọ́ òde ti irun dídì àti ti wúrà lílò àti ti aṣọ wíwọ̀ ohun tí a ń sọ níhìn-ín ẹ̀yin obìnrin ẹ tẹ́tí sílẹ̀ ìgbà mìíràn ó ṣeé ṣe kí o ṣe ọkọ rẹ etí ò bá fi kúnlẹ̀ ní ẹsẹ̀ méjèèjì etí ò bá fi ní ìtẹríba etí ò bá ọkọ dáríjì mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ kí o ní ìwà ìrẹ̀lẹ̀ ohun tí ó ṣe ni wípé o mọ̀ wípé inú ọkọ ò dùn ṣùgbọ́n o mọ irú irun dídì tí ọkọ tí ó máa ń fẹ́ èyí tí ò bá fi sọ lẹ́nu wípé ọkọ dáríjì mi ó lọ dirun tàbí o mọ irú aṣọ tí ọkọ fẹ́ràn ó lọ wọrú aṣọ yìí o rò wípé irun dídì aṣọ wíwọ̀ àti èyí tó ṣe tó ti fi ṣe ọ̀ṣọ́ tí ọkọ ń fẹ́ o rò wípé èyí ni yóò múnú ọkọ dùn nítòótọ́ ni ọkọ fẹ́ kí o jẹ́ ẹni tí ó ní ìmọ́tótó ọkọ fẹ́ kí o jẹ́ ẹni tí ó rìn gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ ìyàwó dáradára kí o wọ aṣọ tí yóò tẹ lọ́rùn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó ń fẹ́ nǹkan mìíràn ó ń fẹ́ kí a ní ìrẹ̀lẹ̀ wípé yóò máa sọ nínú ọkàn rẹ̀ wípé o mọrun dì lóòótọ́ ṣùgbọ́n ìwà ò dáa nítòótọ́ ni o máa aṣọ wọ̀ ṣùgbọ́n ìwà rẹ̀ ń kọ́ wọ ẹsẹ̀ kẹrin nísinsìnyí ṣùgbọ́n kí ó jẹ́ ti ẹni tí ó farasinlé ọkàn nínú ọ̀ṣọ́ àìdibàjẹ́ ti ẹ̀mí ìrẹ̀lẹ̀ àti ẹ̀mí títù èyí tí í ṣe iyebíye níwájú ọlọ́run ó ń sọ fún wa wípé ohun kan wà tí ó ju irun dídì lọ ohun kan wà tí ó ju aṣọ wíwọ̀ lọ ohun kan wà tí ó ju ọ̀ṣọ́ nínú ayé lọ ó ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ ẹ̀mí ìwà tútù èyí ni ó ṣe iyebíye níwájú olúwa nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé àwọn nǹkan wọ̀nyí ni ọlọ́run béè lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa ó ń fẹ́ kí a gbé nǹkan wọ̀nyí wọ̀ ó ń fẹ́ kí a hu àwọn nǹkan wọ̀nyí ní ìwà tó ń wò ó ní ìkọ̀ọ̀kan láti kólósè orí kẹta láti ẹsẹ̀ kejìlá sí ìkẹtàlá ẹgbẹ́ ọkàn ìyọnú wọ̀ ìṣeun ìrẹ̀lẹ̀
2: inú títù ìpamọ́ra ó yẹ kí a máa fara dà á fún ara wa kí a ní ìpamọ́ra ẹni tí ó bá ní ìpamọ́ra kì yóò máa ṣe wípé òun ò lè dúró nínú ilé òun ò lè dúró nínú ìjọ òun ò lè ṣe tibí òun ò lè ṣe tọ̀hún wọ́n ti ṣẹ̀mí púpọ̀ wọn ò lè dáríjì ó yẹ kí a ní ìpamọ́ra ìkẹfà ó ń sọ wípé ó yẹ kí a máa fara dà á fún ara wa ìkeje ó yẹ kí a máa dáríjì ara wa ohunkóhun tí ẹnikẹ́ni ìbá ṣe ṣé a mọ̀ wípé àwa náà a ti ṣe àwọn ẹlòmíràn rí wọ́n sì dáríjì wa a ti ṣe ọlọ́run ó sì dáríjì wa ó yẹ kí a máa dáríjì ara wa èyí ni ó mú wa lọ sí ìkórí kejì ìfẹ́ kìrìstíẹ́nì wo ẹsẹ̀ kẹrìnlá àti borí gbogbo nǹkan wọ̀nyí ẹgbẹ́ ìfẹ́ wọ̀ tí í ṣe àmòrè ìwà pípé ẹgbẹ́ ìfẹ́ wọ̀ tí í ṣe àmòrè ìwà pípé ó yẹ kí a ní ìfẹ́ ìfẹ́ yìí ó ṣe pàtàkì jẹ́ kí a wo kọ́rìntì kínní orí kẹjọ ẹsẹ̀ kínní kọ́rìntì kínní orí kẹjọ ẹsẹ̀ kínní ṣùgbọ́n ní ti àwọn nǹkan tí a fi rúbọ sí òrìṣà a mọ̀ pé gbogbo wa lè ó ní ìmọ̀ ìmọ̀ a máa fẹ̀ ṣùgbọ́n ìfẹ́ ni gbéniró ó ń sọ fún wa wípé bí a bá ní ìfẹ́ ìfẹ́ yóò gbé wa ró ìbàjẹ́ nínú ìjọ ìbàjẹ́ nínú ilé ìbàjẹ́ ní ibi iṣẹ́ níbikíbi tí a bá wà ìfẹ́ wa tí a ń fi hàn yóò máa gbé àwọn ẹlòmíràn ró bí wọ́n tilẹ̀ ṣubú ìfẹ́ wa ni yóò gbé wọn dìde bí wọ́n tilẹ̀ dàbí ẹni pé wọ́n ní ìkọsẹ̀ ní ọ̀nà kan tàbí òmíràn ìfẹ́ wa ni yóò lè gbé wọn dìde ìfẹ́ a máa gbéni ró yẹ kí a wo orí kẹrìnlá ẹsẹ̀ ìkíní ẹ máa lépa ìfẹ́ kí ẹ sì máa fi ìtara ṣàfẹ́rí ẹ̀bùn tí í ṣe ti ẹ̀mí ṣùgbọ́n kí ẹ kúnkún máa sọ tẹ́lẹ̀ ohun tí a fẹ́ fihàn níhìn-ín nísinsìnyí ní ti ìfẹ́ ẹ máa lépa ìfẹ́ èyí ni pé pẹ̀lú ìyàwó wa kí a máa lépa ìfẹ́ pẹ̀lú ọkọ wa kí a máa lépa ìfẹ́ bí a bá fẹ́ ṣe ohun kan bí a bá fẹ́ sọ̀rọ̀ kan bí a bá fẹ́ bá ọkọ wa tàbí ìyàwó wa ṣe nǹkan kan kí a bèèrè lọ́wọ́ wa pé ǹjẹ́ èyí mú ìfẹ́ lọ́wọ́

0: kí ó sì dàbí ẹni pé ó ń sọ pé náírà 22 tó fi sílẹ̀ kò tó nǹkan kò ní lè ra nǹkan kan wá láti ọjà bí o bá sì ti rí ìyá rẹ kí o máa sọ fún yín pé ìyá nǹkan tí mo ń dojúkọ rárá ìfẹ́ a máa bo ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ a máa bò ó mọ́lẹ̀ ó ṣeé ṣe kí ó jẹ́ nínú ìjọ tẹ́tí sílẹ̀ ó ṣeé ṣe kí ó jẹ́ ẹnìkan ni ó ṣẹ̀ wá nínú ìjọ tàbí ara nínú olówa ni ó sọ nǹkan kan tí kò tẹ́ wa lọ́rùn rántí wípé ìfẹ́ a máa bo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ ṣùgbọ́n àwa tí a wà nínú ìjọ níhìn deeper life tí ó jẹ́ wípé a ń yọ̀ ipò ọlọ́run fún wa níhìn rere ọlọ́run ṣàánú fún wa ọlọ́run ṣe wá ní olóríire wo bí ìjọ ṣe rí wo ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run àwa tí bóyá a sì ṣẹ̀ wá nínú ìjọ yìí ìjọ dáradára ni ṣùgbọ́n ó ṣeéṣe kí a ṣe ara wa kí o wá gbé ọ̀rọ̀ wa nínú ilé wa níhìn kí o wá gbé lọ sí CMS kí o wá sọ wípé nínú ìjọ tí mo wà wọ́n ṣẹ̀ mí báwo ló ṣe lè sọ bẹ́ẹ̀ tàbí kí o tilẹ̀ gbé lọ sí àwọn tí wọn kì í ka bíbélì kí o sọ wípé lóòótọ́ ni mo ń lọ sí ṣọ́ọ̀ṣì lóòótọ́ ni a sọ pé a ní ìgbàlà lóòótọ́ la sọ pé a di àtúnbí ṣùgbọ́n àwa pàápàá tí a pe ara wa ní ọmọ ọlọ́run tí a sọ pé a di àtúnbí nǹkan tán ṣe fún mi n ò lè gbàgbé títí láé ó ń sọ fún ẹni tí kò sí nínú ìjọba ọlọ́run ó ń sọ fún ẹni tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀ ẹni tí ó wà nínú ẹ̀sìn mìíràn ó tún ń sọ nípa èèyàn tí ó jẹ́ ara nínú olúwa sí àwọn tí wọ́n wà ní òde kò yẹ kó rí bẹ́ẹ̀ ìfẹ́ a máa bo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ a máa bò ó mọ́lẹ̀ nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ó yé wa wípé ìfẹ́ ni ọlọ́run fẹ́ kí a fi hàn sí ara wa jẹ́ kí a wo kọ́rìntì kínní orí kẹtàlá láti ẹsẹ̀ ìkẹrin ó ń sọ fún wa nípa ìfẹ́ ìfẹ́ a máa mú sùúrù bóyá ọ̀rọ̀ wípé ó yẹ kí o jẹ́ adarí ṣùgbọ́n wọn ò tí ì sọ ọ́ di adarí mú sùúrù bí o bá ní ìfẹ́ ọlọ́run àti ìfẹ́ ìjọ ìfẹ́ a máa mú sùúrù bóyá o ti gbé ìyàwó ni o sì fẹ́ràn aya rẹ ṣùgbọ́n ọmọ ò tí ì dé ìyá ń sọ fún àwọn ẹbí àbí ń sọ fún ọ wípé o ò ju obìnrin yìí sílẹ̀ kò lè bímọ o ìfẹ́ a máa mú sùúrù ìgbà tirẹ̀ yóò dé ọlọ́run yóò yí nǹkan padà jẹ́ kí ìfẹ́ ọlọ́run kí ó fún ọ ní sùúrù wípé bí o ti ń retí ọlọ́run yóò ṣe é a máa ṣeun ìfẹ́ kì í ṣe ìlara ìfẹ́ kì í sọ̀rọ̀ ìgbéraga kì í fẹ̀ kì í hùwà àìtọ́ kì í wá ohun ti ara rẹ̀ a kì í mú u bínú bẹ́ẹ̀ ni kì í gbìrò ohun búburú kì í yọ̀ sí àìṣòdodo ṣùgbọ́n a máa yọ̀ nínú òtítọ́ ó ṣeéṣe bóyá ẹni tí ó jẹ́ adarí wa tẹ́lẹ̀ bóyá nǹkan kan ṣẹlẹ̀ o sì mọ kí ló ṣẹlẹ̀ olùṣọ́ àgùntàn sì ní arákùnrin lọ gbàdúrà díẹ̀ o kí a tó dá ọ padà sí ààyè rẹ nǹkan yìí tí ó ṣẹlẹ̀ ní ẹkùn wa níhìn-ín tí kò yẹ kí ó dé ibòmíràn ni a ti ń gbọ́ ní òkèèrè wípé ẹni tí ó jẹ́ alákòóso wa tẹ́lẹ̀ nínú ẹkùn wa wọ́n ti dá dúró wọ́n ti ṣe àmọ́ nǹkan tó ṣe bóyá ó dẹ́ṣẹ̀ àgbèrè ni o bóyá ó ṣe ti bóyá ó jí owó ìjọ ni o àmọ́ kí ló ṣe èwo ló kàn ẹ́ ń bẹ̀ kí ló mọ̀ tó ṣe ẹni tí ò mọ nǹkan kan nípa àgbèrè ẹni tí ò mọ nǹkan kan nípa olè jíjà ó ń sọ̀rọ̀ sí ó ń sọ̀rọ̀ wípé bóyá ó jalè bóyá ó ṣe tọ̀hún nǹkan tó sì ṣẹlẹ̀ kì í ṣe nǹkan tó ṣe pàtàkì tó bẹ́ẹ̀ olùṣọ́ àgùntàn kan fẹ́ kí ó gbàdúrà díẹ̀ ni nítorí nǹkan báyìí ìfẹ́ kì í yọ̀ sí àìṣòdodo bí a tilẹ̀ dá ẹnìkan dúró èyí kì í ṣe wípé yóò mú kí inú rẹ̀ dùn wípé ó dára bẹ́ẹ̀ wípé wọ́n dá lágbájá dúró kò dára bẹ́ẹ̀ ó yẹ kí o ní ẹ̀dùn ọkàn fún ó yẹ kí o gbàdúrà fún ìfẹ́ kì í yọ̀ sí àìṣòdodo a máa yọ̀ nínú òtítọ́ a máa farada ohun gbogbo a máa gba ohun gbogbo gbọ́ a máa retí ohun gbogbo a máa fàyà rán ohun gbogbo nítorí bẹ́ẹ̀ ohun tí ọlọ́run sọ fún wa ni wípé ó yẹ kí a ní ìwà kìrìsìtẹ́nì ìkejì ó yẹ kí a ní ìfẹ́ kìrìsìtẹ́nì ìkẹta ó yẹ kí a mọ ìpè kìrìsìtẹ́nì ìpè tí a fi pè wá ó yẹ kí a mọ̀ ọ́ ó yẹ kí ó yé wa kí ni ìpè tí a fi pè wá wo kólósè orí kẹta ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún ẹ sì jẹ́ kí àlàáfíà ọlọ́run kí ó máa ṣe àkóso ọkàn yín sínú èyí tí a pè yín pẹ̀lú nínú ara kan kí ẹsìn máa dúpẹ́ kan méjì ló wà níhìn-ín ìkíní àlàáfíà ìkejì
1: didupe ni apa kan ari alaafia ni apa keji ari idupe ni arin re ni ari ipe ti a fi pe wa ipe ti a fi pe wa ni wo pe ki a je eni ti o ntele omo alade alaafia ki a si je ki alaafia ki o wa ni igbese aye wa ki a je ki alaafia ki o wa ni oro enu wa ki a je ki alaafia ki o wa ni ise wa ati ibalo wa eni kan si eni keji re ati wo pe ki a ri daju wo pe a ndupe ninu gbogbo onko wahala ti a le ni abi nkankan ti o le ma sele ki a ri wo pe ni igba gbogbo a ndupe loni ni olorun ti je ki o ye wa wo pe o ye ki a ni iwa kristeni ikeji ki a ni ife kristeni iketa ki a mo ipe alaafia ti a fi pe wa ki a si ma dupe ni igba gbogbo o ye ki a so fun olorun nisinsin wo pe iru iwa yi ni a fe ki o wa ni igbese aye wa bi abati di atunbi we pe a nfe fi ore ofe ti a ti ni a nfe fi han a si nfe ki iwa yi ki o wa ni igbese aye wa ikanu ni tabi iyonu isore irele iwa tutu ipamora ifarada ki a ma dariji ara wa ki a ni ife ara wa ki a je ki alaafia ki o wa ninu okan ki o wa ninu ebi ki o wa ninu ijo ki o wa ni igbimo wa ki a je ki ife ati alaafia ki o joba ni ki o si se akoso bi a tin ba ara wa lo e je ki a dede duro e je ki a so fun olorun we pe afa je ti olorun a se nfe ki iwa kristeni ife kristeni ipe kristeni ki o je ti wa je ki a gbadura daradara le oni bi a ba ti ni igbala ki a je ki awon iwa kristeni wonyi ki o je oni igbese aye wa bi a ba si ti ni igbala ki a so fun olorun we pe ki o gba kan wa la ki o sanu fun wa ki o dariji wa awon nkan ti o je bi ese ni igbese aye wa ki olorun ki o yo won kuro ki o se fi iwa otun iwa ododo irin alaafia ati ife ki o fi ropo awon nkan ti olorun mu kuro ni igbese aye wa je ki a gbadura daradara ki a si gbadura pelu igbagbo o daju we pe olorun yo se
2: This CLM Radio, your spiritual welfare is our concern.
3: Iwe oni waasu
4: ori ikejo tani o dabi ologun eniyan tani o si mo itumo nkan ogun eniyan mu oju re gan ati igboju re ni a si yi pada mo ba o mo pe ki iwo ki o pa ofin oba mo eyi ni si ni nitori ibura olorun ma se yara ati jade kuro ni waju re ma se duro ninu ohun buburu nitori ohun ti o wu ni ise nibi ti oro ba gbe wa agbara nbe nibe tani o si le wi fun pe kini iwo nse ni enikeni ti o pa ofin mo ki yo mo ohun buburu aya ologun eniyan si mo igba ati asa nitori pe ohun gbogbo ti o wu ni ni igba ati asa wa fun nitori na o se eniyan po si ori ara re nitori ti ko mo ohun ti nbo tani o si le wi fun bi yo ti ri o si eniyan kan ti o lagbara lori emi lati da emi duro beni ko si lagbara bi ojo iku kò sí ìran padà nínú ogun náà bẹ́ẹ̀ ni ìwà búburú kò lè gba àwọn olúwa rẹ̀ gbogbo nǹkan wọ̀nyí ni mo rí mo sì fiyè sí iṣẹ́ gbogbo tí à ń ṣe lábẹ́ òòrùn ìgbà kan bẹ nínú èyí tí ẹnìkan ń ṣe olórí ẹnìkejì fún ìfarapa rẹ̀ bẹ́ẹ̀ ni mo sì rí ìsìnkú ènìyàn búburú àti àwọn tí ó ṣe òtítọ́ tí ó wá tí ó sì lọ kúrò ní ibi mímọ́ a sì gbàgbé wọn ní ìlú náà asán ni èyí pẹ̀lú nítorí tí a kò mú ìdájọ́ ṣe kankan sí iṣẹ́ búburú nítorí náà àyà àwọn ọmọ ènìyàn múra pàápàá láti hùwà ibi bí ẹlẹ́ṣẹ̀ tilẹ̀ ṣe ibi nígbà ọgọ́rùn-ún tí ọjọ́ rẹ̀ sì gùn ṣùgbọ́n ní tòótọ́ èmi mọ̀ pé yóò dára fún àwọn tí ó bẹ̀rù ọlọ́run tí ó bẹ̀rù níwájú rẹ̀ ṣùgbọ́n kì yóò dára fún ènìyàn búburú bẹ́ẹ̀ ni kì yóò fa ọjọ́ rẹ̀ gùn tí ó dàbí òjìji nítorí tí kò bẹ̀rù níwájú ọlọ́run. Asán kan ń bẹ tí à ń ṣe ní ayé ní ti pé olóòótọ́ ènìyàn wà àwọn tí ó ń rí fún bí iṣẹ́ búburú àti pẹ̀lú ènìyàn búburú wà àwọn tí ó ń rí fún bí iṣẹ́ olódodo. Mo ní asán ni èyí pẹ̀lú. Nígbà náà ni mo yin eré nítorí ènìyàn kò ní ohun rere lábẹ́ ọrùn ju jíjẹ àti mímu àti ṣíṣe àríyá nítorí èyí ni yóò bá a dúró nínú làálàá rẹ̀ ní ọjọ́ ayé rẹ̀ tí Ọlọ́run fi fún lábẹ́ ọrùn. Nígbà tí mo fi àyà mi sí àti mọ ọgbọ́n òun àti rí ohun tí a ṣe lórí ilẹ̀ ẹnìkan ṣáà wà pẹ̀lú tí kò fi ojú rẹ̀ ba oorun ní ọ̀sán àti ní òru. Nígbà náà ni mo wo gbogbo iṣẹ́ Ọlọ́run pé ènìyàn kò lè rídìí iṣẹ́ tí a ń ṣe lábẹ́ ọrùn nítorí pé bí ènìyàn tilẹ̀ gbìyànjú àti wádìí rẹ̀ síbẹ̀ kì yóò lè rí i àti pẹ̀lú bí ọlọ́gbọ́n ènìyàn rò láti wádìí rẹ̀ síbẹ̀ kì yóò lè rídìí rẹ̀.
3: Ìwé oníwàásù orí ìkẹsàn-án. Nítorí nǹkan yìí ni mo rò ní àyà mi, àní láti wádìí gbogbo èyí pé olódodo àti ọlọ́gbọ́n àti iṣẹ́ wọn lọ́wọ́ Ọlọ́run ni ó wà, ìfẹ́ ni àti ìríra, kò sí ẹni tí ó mọ̀, gbogbo èyí wà níwájú wọn, bákan náà ni ohun gbogbo rí fún gbogbo wọn, ohun kan náà ni ó ń ṣe sí olódodo àti sí ẹni búburú, sí ènìyàn rere àti sí mímọ́ àti sí aláìmọ́, sí ẹni tí ń rúbọ àti sí ẹni tí kò rúbọ, bí ènìyàn rere ti rí, bẹ́ẹ̀ ni ẹlẹ́ṣẹ̀. Àti ẹni tí ń búra bí ẹni tí ó bẹ̀rù ìbúra. Èyí ni ibi nínú ohun gbogbo tí a ń ṣe lábẹ́ oòrùn pé iṣẹ́ kan náà ni sí gbogbo wọn àti pẹ̀lú àyà àwọn ọmọ ènìyàn kún fún ibi ìsinmi ń bẹ nínú wọn. Nígbà tí wọ́n wà láàyè àti lẹ́yìn èyí ni wọ́n á lọ sọ́dọ̀ àwọn òkú nítorí pé ta ni ẹni tí a yàn tí ìrètí àlàyé wà fún nítorí pé ààyè ajá sàn ju òkú kìnní ń lọ nítorí àlàyé mọ̀ pé àwọn òkú ṣùgbọ́n àwọn òkú kò mọ nǹkan. Bẹ́ẹ̀ ni wọn kì í lé èrè mọ́ nítorí ìrántí wọn ti di ìgbàgbé. Ìfẹ́ wọn pẹ̀lú àti ìríra wọn àti ìlara wọn ó parun ní ìsinsìnyí. Bẹ́ẹ̀ ni wọn kò sì ní ìpín mọ́ láéláé nínú ohun gbogbo tí a ń ṣe lábẹ́ oòrùn. Máa bá tìrẹ lọ, máa fi ayọ̀ jẹ oúnjẹ rẹ, kí o sì máa fi inú dídùn mu ọtí wáìnì rẹ nítorí pé Ọlọ́run tẹ́wọ́ gba iṣẹ́ rẹ ní ìsinsìnyí. Jẹ́ kí aṣọ rẹ kí ó máa fún nígbà gbogbo, kí o má sì jẹ́ kí orí rẹ kí ó ṣe aláìní òróró ìkunra. Máa fi ayọ̀ bá aya rẹ gbé tí ìwọ fẹ́ ní gbogbo ọjọ́ ayé asán rẹ tí ó fi fún ọ lábẹ́ ọrùn ní gbogbo ọjọ́ asán rẹ nítorí èyí ni ìpín tìrẹ ní ayé àti nínú làálàá tí ìwọ ṣe lábẹ́ ọrùn. Ohunkóhun tí ọwọ́ rẹ rí ní ṣíṣe fi agbára rẹ ṣe nítorí tí kò sí ète bẹ́ẹ̀ ni kò sí ìmọ̀ tàbí ọgbọ́n ní ìsà òkú níbi tí ìwọ ń rè. Mo padà mo sì rí lábẹ́ ọrùn pé eré ìje kì í ṣe ti ẹni tí ó yára bẹ́ẹ̀ ni ogun kì í ṣe ti alágbára. Bẹ́ẹ̀ ni oúnjẹ kì í ṣe ti ọlọ́gbọ́n, bẹ́ẹ̀ ni ọrọ̀ kì í ṣe ti ẹni òye, bẹ́ẹ̀ ni ojú rere kì í ṣe ti ọlọ́gbọ́n inú, ṣùgbọ́n ìgbà àti èṣe ń ṣe sí gbogbo wọn, nítorí pé ènìyàn pẹ̀lú kò mọ ìgbà tirẹ̀, bí ẹja tí a mú nínú àwọ̀n búburú, àti bí ẹyẹ tí a mú nínú okùn, bẹ́ẹ̀ ni à ń dẹ àwọn ọmọ ènìyàn ní ìgbà búburú, nígbà tí ó ṣubú lù wọ́n lójijì. Ọgbọ́n yìí ni mo rí pẹ̀lú lábẹ́ ọrùn, ó sì dàbí ẹni pé ó tóbi fún mi. Ìlú kékeré kan wà àti ènìyàn díẹ̀ nínú rẹ̀. Ọba ńlá kan sì ṣigun tọ̀ ọ́ lọ, ó sì dó tì í, ó sì mọ ilé ìṣọ́ tí ó tóbi tì í. A sì rí ọkùnrin tálákà ọlọ́gbọ́n nínú rẹ̀, ó sì fi ọgbọ́n rẹ̀ gba ìlú náà sílẹ̀. Ṣùgbọ́n kò sí ẹnìkan tí ó rántí ọkùnrin tálákà náà. Nígbà náà ni mo wí pé ọgbọ́n sàn ju agbára lọ, ṣùgbọ́n a kẹ́gàn ọgbọ́n ọkùnrin tálákà náà, ohun rẹ̀ kò sì tó òkè. À ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́gbọ́n ènìyàn ní pẹ̀lẹ́ ju ìgbẹ́ ẹni tí ń jẹ́ olórí nínú àwọn aṣiwèrè. Ọgbọ́n sàn ju ohun èlò ogun ṣùgbọ́n ẹlẹ́ṣẹ̀ kan ó ba ohun dídára púpọ̀ jẹ́.
2: DCLM Radio, the spiritual warfare is our concern.
3: Oníwàásù orí ìkẹwàá. Òkú eṣinṣin ó mú òróró ìkunra lápòlùbàjẹ́ kí ó máa rùn òórùn búburú. Bẹ́ẹ̀ ni wèrè díẹ̀ wúwo ju ọgbọ́n àti ọlá lọ. Àyà ọlọ́gbọ́n bẹ ní ọwọ́ ọ̀tún rẹ̀, ṣùgbọ́n àyà aṣiwèrè ní ọwọ́ òsì rẹ̀. Àti pẹ̀lú nígbà tí ẹni tí ó ṣiwèrè bá rìn ní ọ̀nà, ọgbọ́n rẹ̀ á fò lọ. Òun a sì wí fún olúkúlùkù ènìyàn pé aṣiwèrè ni òun. Bí ọkàn ìjòyè bá ru sí ọ, má ṣe fi ipò rẹ sílẹ̀, nítorí pé ìtúúbá a máa tu ẹ̀ṣẹ̀ ńlá. Búburú kan bẹ tí mo rí lábẹ́ ọrùn, bí ìṣìnà tí ó ti ọ̀dọ̀ àwọn ìjòyè wá. A gbé aṣiwèrè sípò ọlá. àwọn olóró sì joko nípò ẹyin mo rí àwọn ọmọ ọdọ lórí ẹṣin àti àwọn ọmọ aládé rìn bí ọmọ ọdọ ní ilẹ ẹni tí ó wa ihò ni yóò bọ sínú rẹ àti ẹni tí ó sì ń já ọgbà tútù ejò yóò sì bù ú ṣán ẹnìkan tí ó ń yí òkúta ni yóò sì ti ipa rẹ ní ìpalára àti ẹni tí ó sì ń la igi ni yóò sì wu lé ewu bí irin bá kújú tí òun kò sì pọn ojú rẹ ǹjẹ kí òun kí ó fi agbára sí i ṣùgbọn èrè ọgbọn ni láti fi ọ̀nà hàn ní tòótọ́ bí ejò bá buni ṣán láì ní tujú ǹjẹ èrè kì yóò sì fún onítùjú ọ̀rọ̀ ẹnu ọlọgbọ́n lé orí ọ̀fẹ́ ṣùgbọ́n ète aṣiwèrè ni yóò gbé ara rẹ̀ mì ìpilẹ̀sẹ̀ ọ̀rọ̀ ẹnu rẹ̀ ní wèrè àti òpin ọ̀rọ̀ ẹnu rẹ̀ ní ìṣíwún ìparun aṣiwèrè pẹ̀lú kún fún ọ̀rọ̀ púpọ̀ ènìyàn kò lè sọ ohun tí yóò ṣe àti ohun tí yóò wà lẹ́yìn rẹ̀ ta ni ó lè wí fún làálàá aṣiwèrè dá olúkúlùkù wọn lé agara nítorí tí kò mọ bí àti lọ sí ìlú ègbé ni fún ọ ìwọ ilẹ̀ nígbà tí ọba rẹ bá ṣe ọmọdé tí àwọn ọmọ aládé rẹ ń jẹun ní kùtùkùtù ìbùkún ni fún ọ ìwọ ilẹ̀ nígbà tí ọba rẹ bá jẹ ọmọ ọlọ́lá tí àwọn ọmọ aládé rẹ ń jẹun ní àkókò tí ó yẹ fún ìlera tí kìí sì ṣe fún ọtí àmupara nípa ìlọra púpọ̀ igi ilé ahù àti nípa ọ̀lẹ ọwọ́ ilé àsìmáàjò ẹ̀rín lè à ń ṣàṣè fún àti ọjọ́ wáìnì ní mú inú àlàyé dùn owó sì ni ìdáhùn ohun gbogbo má ṣe bú ọba kí ó má ṣe nínú èrò rẹ má ṣe bú ọlọ́rọ̀ ní ìyẹ̀wù rẹ nítorí pé ẹyẹ ojú ọ̀run yóò gbé ohun náà lọ ohun tí ó ní ìyẹ́ apá yóò sì sọ ọ̀ràn náà.
5: ìwé oníwàásù orí ìkọkànlá fún oúnjẹ rẹ sí ojú omi nítorí tí ìwọ ò rí lẹ́yìn ọjọ́ púpọ̀ tí ìpín fún méje àti fún mẹ́jọ pẹ̀lú nítorí tí ìwọ kò mọ ibi tí yóò wà láyé bí àwọ̀ sánmà bá kún fún òjò wọn a sì tú dà sí ayé bí igi bá sì wó síhà gúúsù tàbí síhà àríwá níbi tí igi náà gbé ṣubú sí níbẹ̀ ni yóò sì máa gbé ẹni tí ó ń kíyèsí afẹ́fẹ́ kì yóò forúgbìn àti ẹni tí ó sì ń wojú àwọ̀ sánmà kì yóò ṣe ìkórè bí ìwọ kò ti mọ ipa ọ̀nà afẹ́fẹ́ tàbí bí egungun ti ń dàgbà nínú aboyún àní bẹ́ẹ̀ ni ìwọ kò lè mọ iṣẹ́ ọlọ́run tí ń ṣe ohun gbogbo ní kùtùkùtù fún irúgbìn rẹ àti ní àṣálẹ́ má ṣe dá ọwọ́ rẹ dúró nítorí tí ìwọ kò mọ èyí tí yóò ṣe rere yálà èyí tàbí èyí ni tàbí bí àwọn méjèèjì yóò dára bákan náà ní tòótọ́ ìmọ́lẹ̀ dùn àti ohun dídára ni fún ojú láti wo oòrùn ṣùgbọ́n bí ènìyàn wà ní ọ̀pọ̀lọpọ̀ ọdún tí ó sì ń yọ̀ nínú gbogbo wọn síbẹ̀ jẹ́ kí ó rántí ọjọ́ òkùnkùn pé wọn ó pọ̀ ohun gbogbo tí ń bọ̀ asán ni máa yọ̀ ìwọ ọ̀dọ́mọdé nínú ìwé rẹ kí o sì jẹ́ kí ọkàn rẹ kí ó mú ọ lára yá ní ọjọ́ ìwé rẹ kí o sì máa rìn nípa ọ̀nà ọkàn rẹ àti nípa ìrí ojú rẹ ṣùgbọ́n ìwọ mọ èyí pé nítorí nǹkan wọ̀nyí ọlọ́run yóò mú ọ wá sí ìdájọ́ nítorí náà ṣí ìbìnújẹ́ kúrò lé àyà rẹ kí o sì mú ibi kúrò ní ara rẹ nítorí pé asán ni ìgbà ìwe àti ọmọdé.
2: This CLM Radio, your spiritual welfare is our concern.
3: Ìwé oníwàásù orí ìkejìlá rántí ẹlẹ́dàá rẹ nísinsìnyí ní ọjọ́ ìwé rẹ nígbà tí ọjọ́ ibi kò tí ì dé àti tí ọdún kò tí ì súnmọ́ etílé nígbà tí ìwọ wí pé èmi kò ní inú dídùn nínú wọn nígbà tí oòrùn tàbí ìmọ́lẹ̀ tàbí òṣùpá tàbí àwọn ìràwọ̀ kò tí ì ṣú òkùnkùn àti tí àwọ̀ sánmà kò tí ì tún padà lẹ́yìn òjò bí ọjọ́ tí àwọn olùṣọ́ ilé yóò wárìrì àti tí àwọn ọkùnrin alágbára yóò tẹ̀rí wọn ba àwọn olọ yóò sì dákẹ́ nítorí tí wọn kò tó nǹkan àti àwọn tí ń wòde lójú fèrèsé yóò ṣú òkùnkùn tí ilẹ̀kùn yóò sì ṣe ní ìgboro nígbà tí ìró ọlọ yóò rẹlẹ̀ tí yóò sì dìde ní ohun kíkí ẹyẹ àti tí gbogbo àwọn ọmọbìnrin orin yóò rẹ̀ sílẹ̀ àti pẹ̀lú tí wọn ó bẹ̀rù ibi tí ó ga tí ìwárìrì yóò sì wà lé ọ̀nà àti tí igi almodi yóò taná tí ẹlẹ́ngà yóò di ẹrù tí ìfẹ́ yóò sì ṣá nítorí tí ọkùnrin ń lọ sí ilé rẹ̀ pípẹ́ àwọn aṣọ̀fọ̀ yóò sì máa yíde káàkiri tàbí kí okùn fàdákà kí ó tó tú tàbí kí ọpọ́n wúrà kí ó tó fọ́ tàbí kí ìṣà kí ó tó fọ́ níbi ìsun tàbí kí àyíká kẹ̀kẹ́ kí ó tó kán níbi kànga nígbà náà ni erùpẹ̀ yóò padà sí ilẹ̀ bí ó ti wà rí ẹ̀mí yóò sì padà tọ ọlọ́run tí ó fi í fúnni asán nínú asán oníwàásù wípé gbogbo rẹ asán ni àti pẹlú nítorí oníwàásù náà gbọn ó sì ń kọ àwọn ènìyàn ní ìmọ pẹlú ní tòótọ ó ṣe àkíyèsí dáradára ó sì wádìí ó sì fi òwe púpọ lélẹ ní ẹsẹẹsẹ oníwàásù wádìí àti rí ọ̀rọ̀ dídùn èyí tí a sì kọ ohun ìdúró ṣinṣin ni àní ọ̀rọ̀ òtítọ́ ọ̀rọ̀ ọlọgbọ́n dàbí ẹ̀gún àti àwọn olórí àkójọ ọ̀rọ̀ bí ìṣó tí a kàn tí a ń fi fúnni láti ọwọ́ olùṣọ́àgùntàn kan wá àti síwájú láti inú èyí ọmọ mi kí ó gba ìmọ̀ràn nínú kíkọ ìwé púpọ̀ òpin kò sí àti ìwé kíkà púpọ̀ lé àárẹ̀ ara òpin gbogbo ọ̀rọ̀ náà tí a gbọ́ ni pé bẹ̀rù ọlọ́run kí o sì pa òfin rẹ̀ mọ́ nítorí èyí ni fún gbogbo ènìyàn nítorí pé ọlọ́run yóò mú olúkúlùkù iṣẹ́ wá sínú ìdájọ́ àti olúkúlùkù ohun ìkọ̀kọ̀ ìbá ṣe rere ìbá ṣe búburú èyí ni òpin ìwé oníwàásù. Orin Solomoni orí ìkíní orí àwọn orin tí í ṣe ti Solomoni jẹ́ kí ó fi ìfẹnukonu ẹnu rẹ̀ kò mí lé ẹnu nítorí ìfẹ́ rẹ̀ sàn ju ọtí wáìnì lọ nítorí ti òórùn ìkunra rere rẹ̀ orúkọ rẹ̀ dàbí ìkunra tí a tú jáde nítorí náà ni àwọn ohun díẹ̀ ṣe fẹ́ ọ fàmí àwa ó sáré tọ̀ ọ́ ọba ti mú mi wá sínú ìyẹ̀wù rẹ̀ àwa ó yọ̀ inú wa ó sì dùn sí ọ àwa ó rántí ìfẹ́ rẹ̀ ju ọtí wáìnì lọ wọ́n fẹ́ ọ ní tòótọ́ èmi dú ṣùgbọ́n mo lé ẹwà ẹ̀yin ọmọbìnrin Jerusalemu bí àwọn àgọ́ Kedari bí àwọn aṣọ títa Solomoni má ṣe wò mí nítorí pé mo dú nítorí pé oòrùn ti bojú wò mí àwọn ọmọ ìyá mi bínú sí mi wọ́n fi mí ṣe olùṣọ́ ọgbà àjàrà ṣùgbọ́n ọgbà àjàrà tèmi ni èmi kò tọ́jú wí fún mi ìwọ ẹni tí ọkàn mi fẹ́ níbi tí ìwọ ń ṣọ́ àgùntàn níbi tí ìwọ ń mú agbo ẹran rẹ sí mi ní ọ̀sán kí èmi kí ó má ba dàbí aláàrẹ̀ tí ó ṣìnà kiri pẹ̀lú agbo ẹran àwọn ẹgbẹ́ rẹ̀ bí ìwọ kò bá mọ̀ ìwọ arẹwà jùlọ nínú àwọn obìnrin jáde lọ ní ipasẹ̀ agbo ẹran kí ìwọ kí o sì bọ́ àwọn ọmọ ewúrẹ́ rẹ lẹ́bàá àgọ́ àwọn olùṣọ́ àgùntàn olùfẹ́ mi mo ti fi ọwọ́ ẹṣin mi nínú kẹ̀kẹ́ farao ẹ̀rẹ̀kẹ́ rẹ lé ẹwà
6: nínú ọ̀wọ́ ohun ọ̀ṣọ́
3: ọrùn rẹ nínú ilẹ̀kẹ̀ àwa ó ṣe ọ̀wọ́ ohun ọ̀ṣọ́ wúrà fún ọ pẹ̀lú àmì fàdákà nígbà tí ọba wà ní ibùjókòó ìjẹun rẹ òróró mi rán òórùn rẹ jáde èdè òjíá ni olùfẹ́ ọ̀wọ́n mi sí mi òun ó máa gbé àárín ọmú mi olùfẹ́ mi rí sí mi bí ìdì ìtànná igi kípréṣì ní ọgbà àjàrà engedi wò ó ìwọ́lé ẹwà olùfẹ́ mi wò ó ìwọ́lé ẹwà ìwọ́lé ojú àdàbà wò ó ìwọ́ ní ẹwà olùfẹ́ mi ní tòótọ́ owú ni ibùsùn wa pẹ̀lú ní ìtura igi kédárì ní ìtì igi ilé wa igi fírì sì ní ẹkẹ́ wa.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
3: Orin Solomoni, orí ìkejì. Èmi ni ìtànà ewéko Ṣaroni àti ìtànà lílì àwọn àfonífojì. Bí ìtànà lílì láàrin ẹ̀gún, bẹ́ẹ̀ ni olùfẹ́ mi rí láàrin àwọn ọmọbìnrin. Bí igi eléso láàrin àwọn igi gbígbẹ, bẹ́ẹ̀ ni olùfẹ́ mi rí láàrin àwọn ọkùnrin. Èmi fi ayọ̀ ńlá jókòó lábẹ́ òjìji rẹ̀, èso rẹ̀ sì dùn mọ́ mi lé ẹnu. Ó mú mi wá sí ilé ọtí wáìnì ìfẹ́ sì ni ọ̀págun rẹ̀ lórí mi. Fi àkàrà dídùn dá mi dúró fi èso igi tù mí ní inú nítorí àìsàn ìfẹ́ ń ṣe mí. Ọwọ́ òsì rẹ̀ ń bẹ lábẹ́ orí mi ọwọ́ ọ̀tún rẹ̀ sì gbà mí mọ́ra. Mo fi àwọn abo egbin àti àwọn abo àgbọ̀nrín ìgbẹ́ fi yín bú ẹ̀yin ọmọbìnrin Jerusalemu kí ẹ má ṣe rú olùfẹ́ mi sókè kí ẹ má sì ṣe jí i títí yóò fi wù ú. Ohun olùfẹ́ mi ṣàwò ó ń bọ̀ ó ń fọ̀ lórí àwọn òkè. Ó ń bẹ lórí àwọn òkè kéékèèké. Olùfẹ́ mi dàbí abo egbin tàbí ọmọ àgbọ̀nrín ṣàwò ó dúró lẹ́yìn ògiri wa ó yọjú lójú fèrèsé ó fi ara rẹ̀ hàn lójú fèrèsé ọlọ́nà. Olùfẹ́ mi sọ̀rọ̀ ó sì wí fún mi pé dèdè olùfẹ́ mi arẹwà mi kan náà kí o sì jáde ká lọ. Ṣàwò ìgbà òtútù ti kọjá òjò ti dá ó sì ti lọ. Àwọn ìtànná ewéko farahàn lórí ilẹ̀ àkókò ìkọrin àwọn ẹyẹ dé. A sì gbọ́ ohun àdàbà ní ilẹ̀ wa. Igi ọ̀pọ̀tọ́ so èso titun. Àwọn àjàrà fúnni ní òórùn dáradára nípa ìtànná wọn. Dìde olùfẹ́ mi, arẹwà mi kan náà kí o sì jáde ká lọ. Àdàbà mi tí ó wà nínú pàlàpálà òkúta ní ibi ìkọ̀kọ̀ òkúta. Jẹ́ kí èmi rí ojú rẹ. Jẹ́ kí èmi gbọ́ ohùn rẹ. Nítorí dídùn ni ohùn rẹ. Ojú rẹ sì lé ẹwà. Mú àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ fún wa. Àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ kéékèèké tí ń ba àjàrà jẹ́. Nítorí àjàrà wa ní ìtànná, olùfẹ́ mi ni tèmi, èmi sì ni tirẹ̀, oúnjẹ láàrin àwọn lílì, títí ìgbà ìtura ọjọ́, títí òjìji yóò fi sá lọ. Yípadà, olùfẹ́ mi, kí ìwọ kí o sì dàbí abo egbin
5: tabi omo agbonrin lori awon oke beteri. Orin Solomoni, ori iketa, li oru lori akete emi, mo wa eni ti okan mi fe, emi wa sugbon emi ko ri, emi o dide ni isisin yi, emi o si rin lo ni ilu, ni igboro, ati ni ona gboro ni, emi o wa eni ti okan mi fe, emi wa sugbon emi ko ri, awon oluso tin rin ilu yi kari mi, mo bere pe e a ri eni ti okan mi fe bi, sugbon bi mo ti fi won sile gere ni mo ri eni ti okan mi fe, mo di mu, emi ko si jo re lowo. Titi mo fi mu wa sinu ile iya mi ati sinu iyewo eni ti o loyun mi o fi awon abo egbin ati awon abo agbonrin igbe fi yin bu eyin omobirin Jerusalemu ke ma se ru olufe mi soke ke ma si je titi yo fi wu tani eyi tinti jujade wa bi owon efin ti ati fi ojia ati turari kun lara pelu gbogbo ipara olorun onisowo wa kete re ti se ti Solomoni ogota akoni eniyan ni o yi ka ninu awon akoni Israeli gbogbo won ni o di idamu won gbon ogbon ogun olukuluku ko idare nitori eru ni oru Solomoni oba se akete nla fun ara re lati inu igi Lebanoni o fi fadaka se owon re o fi wura se ibi eyin re o fi elese aluko se bujoko re inu re ni o fi ifete nitori awon omobirin Jerusalemu e jade lo eyin omobirin Sioni ki e si wo Solomoni oba ti o nti ade ti iya re fi de ni ojo igbeyawo re ati ni ojo ayo okan re.
2: This CLM Radio, your spiritual welfare is our concern.
5: Orin Solomoni, ori ikerin, wo, iwo li ewa, olufe mi, wo, iwo ni ewa, iwo ni oju adaba, labe iboju re, irun re dabi owo ewure, ti o dubule lori oke Gileadi, eyin re dabi owo ewure, ti are ni irun, ti o goke lati bi iwewa, olukuluku won bi ejire, ko si si okan ti o yagan ninu won, ete re dabi owo ododo, ohun re si dun ereke re si dabi ela pomegranate kan labe iboju re orun re dabi ile iso dafidi ti a ko fun amara lori eyi ti a fi egberun apatako gbogbo won je asa awon alagbara omu re mejeji dabi abo egbin kekere meji ti se ejire ti nje laarin itana lile titi ojo yo fi ro ti ojiji yo si fi fo lo emi o lo si oke nla ojia ati si oke kekeke turari iwo li ewa gbogbo olufe mi ki a lo kuro ni Lebanoni iyawo mi ki a lo kuro ni Lebanoni wo lati ori oke Amana ati lori oke Sheneri ati Harmony lati bi hokinun lati oke awon ekun iwo ti gba mi le okan arabirin mi iyawo iwo ti fi okan ninu iwo oju re ati okan ninu ewon orun re gba mi le okan ife re ti dara to arabirin mi iyawo ife re ti san ju oti wa eni to orun ikunra re si ju turari gbogbo lo iyawo ete re nkan bi afara oyin oyin ati wara nbe labe ahan re orun aso re si dabi orun Lebanoni ogba ti a so ni arabirin mi iyawo isun ti a se orisun ti a fi edididi ohun gbigbin re agbala pomegranate ni ti ohun ti eso ti o wu ni kipresi ati nadi nadi ati safroni kalamusi kinamoni pelu gbogbo igi turari ojia ati aloe pelu gbogbo awon olori olorun didun orisun ninu ogba kanga omi iye tension lati Lebanoni wa je afefe ariwa ti wa iwo ti gusu fe sori ogba mi ki orun inu re le fe jade je ki olufe mi wa sinu ogba re ki o si je eso daradara re. Orin Solomoni, ori ikarun, mo de inu ogba mi arabirin mi iyawo mo ti ko oje mi pelu orun didun mi jo mo ti je afara mi pelu oyin mi mo ti mu oti waini mi pelu wara mi e jeun eyin ore mu ani mu amuyo eyin olufe emi sun sugbon okan mi ji ohun olufe mi ni nkankun wipe silekun fun mi arabirin mi olufe mi adaba mi alai laba won mi nitori ori mi kun fun iri ati idirun mi fun kikan oru mo ti bo awotele mi emi o ti se gbe ewo mo ti wese mi emi o ti se so won di aimo olufe mi nawo re lati inu ipo ilekun inu mi si yo si emi dide lati silekun fun olufe mi ojia si nkan lowo mi ati ojia olorun didun ni ika mi sori idimu isika mo silekun fun olufe mi sugbon olufe mi ti fa seyin o si ti lo
3: aya pa mi nigba ti o soro mo wa sugbon emi ko ri mo pe sugbon ohun ko da mi lohun awon oluso tin rin ilu kiriri mi won lu mi won si sa mi logbe awon oluso gba iborun mi lowo mi mo fi yin bu eyin omo birin Jerusalemu bi eyin bari olufe mi ki e wi fun pe aisan ife nse mi kini olufe re ju olufe miran lo iwo are wa julo ninu awon obirin kini olufe re ju olufe miran ti iwo fi nfi wa bu be olufe mi funfun o se pon o ni ola ju opolopo lo ori re dabi wura ti o dara julo idirun re dabi imo ope o si du bi eye iwo oju re dabi adaba li eba odo ti a fi wara we ti o si n gbe inu alaafia ereke re dabi ebe turari bi olorun didun ete re bi itana lili o n kan oje olorun didun owo re dabi oruka wura ti o to ni berili yika ara re bi ehin erin didan ti a fi safire bo itan re bi owon mabili ti a gbe ka ipo itebo wura daradara iwo re dabi lebanoni titayo re bi igi kedari enu re dun re koja ani o wu ni patapata eyi le olufe mi eyi si le ore mi eyin omobirin Jerusalemu.
2: This CLM Radio, your spiritual welfare is our concern.
1: Eje ki agbadura. Baba wa ati Olorun wa, atun wa se waju yin nisinsiyi lati ko eko, eko ti o se iyebiye. Bi ati le gbe igbese aye wa, ti o fun yin ni inu didun, ti o si fi han wepe ani ore ofe lati odo yin. Bi ati n gbo nisinsiyi, e se wa lele ti omo. Kẹsi fún alóore ọ̀fẹ́ láti jẹ́ ẹni tí ń gbọ́ràn adúpẹ́wọ́pẹ́ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a ṣí Bíbélì wa sí orin Dáfídì orí kẹtàlé ní àádóje orin Dáfídì orí kẹtàlé ní àádóje. O kan, ẹta, ẹta. Kíyèsí, o ti dára, o sì ti dùn tó fún àwọn ará láti máa jùmọ̀ gbé ní ìrẹ́pọ̀. Ó dàbí òróró ìkunra iyebíye lé orí àní tí ó ṣàn dé irùngbọ̀n, irùngbọ̀n Aaroni tí ó sì ṣàn sí etí aṣọ rẹ̀ bí ìrì Amoni ti o ṣan sori oke Sioni nitori nibe ni Oluwa gbe pase ibukun ani iye lailai loni mo fe soro lori isokan laarin awon ara ninu Oluwa isokan laarin awon ara ninu Oluwa bi ati pejo loni ninu ijokan na bi ati pejo loni gbogbo wa lese agbelebo ohun ti o ye wa ni we pe bi ati wa ni irepo ke a tun wa ni isokan bi ati njo se papo ke a ri we pe irepo ati isokan awon eniyan mimo wi pe a fun laaye o si joba laarin wa gege bi ara ninu Oluwa o ye ke a mo we pe isokan ni ohun ti Olorun fe ati wipe bi Olorun ba gbe inu wa ti Olorun si wa laarin wa o daju wipe Olorun ti ki se olupilese orudurodo Olorun ti ki fon awon eniyan re tooto ti ki fon won ka o daju wipe Olorun yi bo ba wa ninu wa laarin wa o daju wipe yo je ki isokan wa laarin wa bi a ba npe enikan ni onigbagbo ti a pe elomiran na ti a pe ni onigbagbo bi won ti le je alejo si ra won tele tele ti bi won ti le je ota papa si ara won tele tele o daju wi pe nigbati eje Jesu Christi ti we ni mo ti yi ni pada bi o ba ti we awon wonyi mo ti o si ti yi won pada o daju wi pe won ki se ota mo won ki se alejo si ara won mo sugbon won je ara ninu Oluwa nitori wi pe ati gba okan won la awon to ti jina si ara won tele tele yala nipa ibi yala nibi ti won ti jade wa awon ti o je pe boya awon kan wa lati ila orun
0: awon miran wa lati iwo orun nigba ti ore ofe ti gbanila nigba ti o ba ti wo inu enikokan won ohun ti a ma ri ni wepe o ma nso won sokan papo nitori be o ye ke a le gbe ninu ife olorun ati ninu idapo irepo ati isokan awon eniyan mimo isokan je ohun ti o se yebiye o si je ibokun ti o je wipe awon ti o wa ninu aye yi won ko ri nitori ohun ti a ri ninu aye ni eja ohun ti a ri ninu aye ni isota ohun ti a ri ninu aye ni wipe a ma ri iyapa laarin aladugbo si aladugbo a ma ri ikosile laarin oko si aya a ma ri wipe omo papa a di asunta ko ni ni irepo tabi isokan pelu awon obi awon nkan wonyi ni o nje ki ibanu je ki o po ninu aye sugbon bi abati di omo olorun bi abati gba omo alade alaafia lati wa fi okan wa se bogbe to si wa ninu okan wa ti o nto wa to nsakoso oro ti a nso irin ti a rin ohun ti a nse ati ise si wa si awon elomiran a o ri wepe isokan ni yo je abayori si iru iriri be ni igbese aye enikokan wa isokan pelu kristi o ma nfa isokan laarin awon ara loni bi ati nwo oro yi o ye ki a wo kini eredi isokan awon ara kini eredi isokan awon ara ara ninu oluwa ki lo si ma nfa eni ikeji ki lo ma nfa iyapa isota laarin awon ti won jo ngbe papo tabi ki a kun so wi pe laarin awa ti a je omo olorun iketa kini awon ibukun ti o ro mo isokan laarin wa ikini ki a wo idi tabi awon eredi fun isokan awon onigbagbo ki a wo orin dafidi nibi ti a ti ka ori keta le ni adoje o kan eta eta ke wo se kini kiyesi o ti dara o si ti dun to fun awon ara lati ma jomo gbe ni irepo bi dafidi bi o ti ri awon eni olorun ti o ri wipe won wa ni isokan papo ti o si mo awon ere ti yo ba awon ti won wa ni irepo ati isokan o wo won bayi o ni o ti dara to o si ti dun to fun awon ara lati ma jimo gbe ni irepo je ki se alaye fun o ki o le mo eredi ti dafidi ti o fi so bayi nitori awon ti o ti ka bibeli daadara ti won si loye bi bibeli ti ri won je ki a mo we pe dafidi lo ko orin yi ti anka loni se o mo we pe dafidi o mo itan awon omo israeli itan omo israeli o be lati odo abrahamu se o ranti wi pe ninu idile abrahamu papa aini isokan o farahan se o ranti wi pe agai ati sarai won ni wahala aini isokan o farahan se o ranti wi pe abrahamu ati loti papa aini isokan o tun farahan ki se be nikan nigba ti won ti tedo si ile Egypt ti a si so fun Mose we pe ki o da won sile se o ran ti we pe nigba ti awon mo Israeli meji ti won ja ni Mose so we pe se bi ara niyin e se ti e fin ja nihi ni a tori gbolohun ti okunrin yi ti o pe si Mose e tun so fun wa we pe won aiwa bi Olorun ati aini isokan o farahan ki se be nikan nigba ti Mose tun pada wa lati ibi midiani ti o ti sa lo ti o wa lati da won sile lati tun won sile gba to se atun won sile bi o ba wo irin ajo won ninu aginju o ri wi pe opolopo igba ni ikunsinu ma jade wa opolopo igba ni aini isokan ni o ma farahan ki se be nikan bi won ti tedo si ile Kenani gba to ya won be si ni yan oba gba ti won yan Saul oba akoko a ri awon kan ti won pe ni omo Beliali won ni awon ogba ki iru eni bayi ki o joba gba to ya a ri wo pe oba Saul o papoda awa yan Dafidi gba ti akoko yan Dafidi o to iwon bi odun meje abo ti o je wi pe awon kan won gba Dafidi awon kan won ko gba David sugbon gba to wa ya ni ari wi pe Olorun mi si gbogbo won patapata ni ari pe ati eya ikini ikeji iketa gbogbo awon eya mejila ni won po nsokan papo ti won gba David o wa je ki tesoju ki o wa fun ijoba David ni hin ni David wa so wi pe ah o ti dara to iba se wi pe irepo idapo ati isokan yi o ti wa tele tele ohun ti iba se se fun wa lati gbe se itesiwaju ti enikokan wa iba ti ni ati awon ere ti enikokan iba ti je anfani re o ni o ti dara to o si ti dun to fun awon ara lati ma jumo gbe ni irepo bi aba so pe ohun kan dara o se se ki o na ki o ma dun ye ki se apere fun o bi omo ba nse aisan bi aba so wi pe ah omo yi ihoro agbemi ti a fe fun o yi o dara o nitori wi pe yo je ki ara re le ni kia kia omo o se se ki omo ki o da lohun pe eh o se se o dara sugbon ko dun o ma ba ni lenu je se o mo wi pe o to ni omo yi so ohun yi dara sugbon ko dun o tun se se ni ona miran ki ari wi pe omo yi o nje awon kan aladun asiri pe awon kan aladun ti omo yi nje o ma nbeyin je o ma ba nkan je ninu agu ara awan so fun mo pe ah ki lo nje ohun to nje o dara eh oni toto ni o dara sugbon o dun nkan ti mo so fun ni pe o se se ki awon nkan kan dara sugbon ki won ki o ma dun o si se se ki nkan kan ki o dun sugbon ki o ma dara sugbon David so pe eyi ti an so nipa re loni irepo idapo awon eniyan mimo ki se wi pe o dara nikan soso o tun dun bakan na o ni kiye si o ti dara to bi a ba so pe nkan dara bi a ba so pe o ti dara to eyi je wi pe o dara to je pe ko si bi kan ti a le ri ninu re o si ti dun to fun awon ara lati ma jumo gbe ni irepo bi a o ti e ka nkan miran e ti a kaye mo ro wepe o ye ki o to awon baba wa ma so fun a wepe aboro to fun omo luabi ni aya ati oko bi abaro nkan yi ki a so wepe o ti dara to o si ti dun to fun oko ati aya lati ma jumo gbe ni irepo keni keni ki o ma ri arin won a le so wepe o ti dara to o si ti dun to fun ebi oko aya ati awon omo fun ebi lati ma jumo gbe ni irepo ki enikeni ki o ma ri arin won a le so ninu ijo wi pe o ti dara to o si ti dun to fun awon ara ninu oluwa awa ti a wa ninu ijo awa ti a je omo olorun o ti dara to o si ti dun to ki a jo ma gbe ni irepo ki a jo ma gbe ni isokan ki enikeni ki o ma ri arin wa ki esu ki o ma le ri arin wa ki awon emi okunkun ki won ki o ma le ri arin wa sugbon o se ni laanu awon eniyan won ko mo wi pe ohun ti a n soro nipa re yi wi pe o dara pupo o si dun pupo iba se pe won ni oye iba se pe ati la won loju iba se pe won je ki emi olorun ki o ba won soro wo mo wi pe ohun ti a ni lati se ti a ni lati la kaka fun ohun ti a ni lati se a pon ohun gbogbo ti a le se ki a se ni wi pe ki a wa ni irepo ki a si wa ni isokan je ki n ti e bi o le re kan awon wo ni David n so wi pe yo wa ni isokan tabi irepo o ni awon ara awon wo ni a n pe ni ara awa ti a gbo ede Yoruba bi a ba so wi pe ara ile mi ti ki ba se wi pe a n lo ede yi ni agalamasa bi ki ba se wi pe a n fi sefe wi pe ara ile o tun ti de o bi ki ba se be bi o ba je pe ni tooto ni a n so pe ara ile mi o je wi pe eni ti a ni isokan papo nitori boya jade lati inu iya kan na boya a ri wi pe eje kan na ni o wa ninu ara wa tabi ni ede wa wi pe ah o ri la oju e ni o mo wi pe omo lagbaja ni ah emi na ro be wi pe ara ile ni ah eni ti a pe ni ara ni ninu oluwa ni eni ti a ti fi eje Jesu Kristi so di omo olorun eni ti o wa ninu ese tele tele eni ti o n gbe ninu ese tele tele sugbon ti o ti ba Jesu pade ti o ti ronu pada ti o ti gba Jesu Kristi gbo gege bi oluwa ati olugbala iru eni be o ti di ara ninu oluwa nitori o ti di ibatan fun Jesu Kristi ye ki a wo Matthew ori kejila
1: lati ese ikejidini adota ese ikejidini adota sugbon o dahun o si wi fun eni ti o so fun pe tani iya mi ati tani awon arakunrin mi o si na owo re si awon omo ehin re o wi pe ewo iya mi ati awon arakunrin mi e ni awon ara ninu olowa o awon ti o ti gba Jesu Kristi gbo awon ti o ti di omo leyin Jesu Kristi nitori enikeni ti o ba nse ife baba mi ti nbe le orun ohun na li arakunrin mi ati arabirin mi ati iya mi awon wonyi ni molebi fun Jesu Kristi nitori wipe won ti gba gbo eyi ni ife baba wipe ki a gba Jesu Kristi omo re nikan soso wipe ki a gba gbo eni ife baba wipe ki a ronu pada awon ese wa ki a gba Jesu gege bi olugbala nitori wipe olorun ti ran Jesu gege bi odo agutan olorun ti o ku ese ara aye lo oni eni keni tin se ife baba mi tin be le orun je kin bi o ni ibere kan se eni ti o gba Jesu Kristi gbo se o se ife baba tin be le orun o se se kiro eni be ki o fun awon alagbe lowo o se se kiro eni be ki o ma gbadura le marun lojojumo sugbon ko gba Jesu Kristi gbo omo bibi olorun kan soso ko gba Jesu Kristi gbo odo agutan olorun ti o ku ese araye lo ko gba Jesu Kristi gbo eni ti olorun so nipa re we pe wo eni ti inu mi dun si gidigidi eni ti o gba Jesu Kristi gbo eni ti a o ti fi eje Jesu Kristi we eni ti a o ti so domo olorun nipa eje Jesu Kristi eje tutu iru eni be ko se ife olorun sugbon eni ti o tun ba ni waju Jesu eni ti o wole fun Jesu eni ti o ko ese sile eni ti o ko iborisa sile eni ti o ko awon nkan aye won yi ti o ko won sile ti o ro mo Jesu Kristi gege bi oluwa gege bi olugbala gege bi oludani sile kuro ninu ese iru eni be ni an so fo nse ife olorun iru eni be papa ari we pe awon oro ti Jesu Kristi so nipa bi o se ye ki a gbe papo bi o se ye ki a jeun ohun ti o ye ki a se ibi ti o ye ki a lo awon iwewe awon nkan ti o ti so sile tele tele wi pe o ye ki awon omo eyin ki won ki o ma se iru eni ti o ba n se nkan be o ni aso wi pe o n se ife baba mi ti n be le orun o ni awon wonyi le arakunrin mi ati arabirin mi je ki n tun laaye o daada ninu Korinti keji ori kefa ese iketadinlogun nitori naa e jade kuro laarin won ke si ya ara yin soto le Oluwa wi ke ma si se fi owo kan ohun aimo emi o si gba yin emi o si je baba fun yin eyin o si ma je omokunrin mi ati omobirin mi le Oluwa Olodumare wi awon won yi ni ara ninu Oluwa o awon ti o ti ko ese sile awon ti o ti bo Olorun dore nipa kiko ese won sile awon ti a ti fi eje Jesu Kristi wenu awon ti a ti gba won la awon ti a ti koruko won ni iwe iye Lorun awon won yi ni ara se ranti ohun ti a ka ni akoko oni o ti dara to o si ti dun to kun awon ara ini awon ti o ti ba Jesu Kristi pade awon ara ninu Oluwa lati wa ni irepo lati wa ni isokan ni inu ijo wa nihin ni a ti ma n temo wa leti wipe bi a ba ti di omo Olorun wipe a ki tun ma ni iyapa laarin ara wa ke a ma so wipe lagbaja Ibo ni o nitori be mi o le ba Ibo se tabi ke a ma so pe lagbaja Hausa ni o mo oke okun lo dagba si bo baba iru eni be se nkan o ti mo wipe iwo na eni towo egun ju ti e lo eni ti sibi e to gun ju ti e lo lejo mu gari ninu awo kan na o pari fun e a ki gba awon eniyan laye ninu ijo wa nihin lati ma lo iru ede be nitori kini nitori wipe ko se nkankan ko ja mo nkankan iba je ila orun tabi iwo orun tabi gusu tabi ariwa ni enikeni ti wa bi a ba ti di omo Olorun adi ebi ninu Olorun ninu Galatia ori keta ese ikejidinlogbon ko le si Jew tabi eleni eru tabi ominira okunrin tabi obinrin nitori pe okan ni gbogbo yin je ninu Kristi Jesu aso fun wa wipe ibaje Jew tabi eleni awon wonyi ni won wa ni akoko ti Paul eni o fi nko si won wipe bi abari enikan ninu ijo ti o je Jew bi abari enikan ninu ijo ti o je eleni
0: bi e ba ri enikan ninu ijo ti o ti ariwa tabi gusu tabi oke okun ti o wa lati ibe ke a ma se ma da enikeni ya soto ke a mo wepe ko si ju tabi eleni eru tabi ominira ke a ro wepe lagbaja awon kurun ti ni ṣugbọn emi eni to gba jumo lemi nitori be mi o ni nkan kan se pelu lagbaja o ni ki a ma tun ma lo eru ede be bi a ba ti di omo olorun o ni ki a ma si fi iyato si okunrin tabi obirin awon elomiran o ma nse ni lanu o si ma ya wa lenu bi o ba se se boya won ri obirin kan ni o nse ifilo won ma sun bi o ba to won ani femi sile se bi obirin lo nsoro ninu igbagbo wa ki so be ninu ile esin ti a ti mo olorun ninu ijo ti a ti gbe bibeli laruge ti a ti mo wi pe bibeli ni o sakoso wa akoso oro enu wa akoso ise wa ohun gbogbo ti a nse wi pe bibeli ni o topase wa a ki soru oro be nitori oni ko si okunrin tabi obirin o oni yala oti bi wa ni obi oti ton wa ni oni gbogbo yin eje ara ninu oluwa eyi ni o fi ye ki isokan ki o wa laarin wa o korinti kini ori kini ese ikewa korinti kini ori kini ese ikewa mo se beyin ara awon ara lo nba soro ko sese fun awon ti o mo oluwa awon ti won ki se ani oluwa ko sese fun won lati wa ni irepo ko sese fun won lati wa ni isokan o ni mo beyin ara le oruko oluwa oluwa wa Jesu Christi ki gbogbo yin ma soro ohun kan na fi esi daradara ki gbogbo yin ma soro ohun kan na adupe lowo olorun wi pe ninu ijo wa ni ijo jemo ati o wa ninu ijo yoruba ati o wa ninu ijo ti awon elede gesi ohun kan na la ma nso bi o ba je ni ti o ti fi esi daradara o ri wi pe bi a ba fe ko eko bibeli ni ojo aje eyi ti a n so ni ede gẹẹsi eyi na ohun kan na la n so ni ede yoruba bi o ba wa ni ti ojobo ti o je ojo isoji ati ise iyanu somo ohun kan na la ma n so ki se wipe ki a fun awon ti elede gẹẹsi ni eko kan ki a fun awon elede yoruba ni eko miran eko kan na ni gbogbo wa ni a n gbe yewo bi o tile je wipe a ti pin ara wa ni elekun jekun o ri wipe lati ekun kan si omiran ohun kan na la nko ni ki se wipe ki a ma ko awon kan ni ekun ti isale ki a ko won ni nkan kan ki a tun ko awon ekun miran ni oke kan nibi kan ki a tun ko won ni nkan miran o ni ki gbogbo wa ki a ma soro ohun kan na eko kan na ni o bibeli kan na ni oro kan na la nso ki se wipe igba ti emi igba ti mo wa si dipa mi o ba yen wa gbogbo wa ikan na la mu menu ikan na la nso o ni ki eya pa ki o ma se si ninu yin sugbon ki e le ma ki a le se yin pe ni inu kan na ati imo kan na wo oro kan na inu kan na imo kan na eko kan na ni gbogbo wa ni a n gbe yewo ni a joko ti eyi ni isokan tooto laarin awa laarin ara ninu oluwa nitori wipe a je omo olorun a ko je ki iyapa ki o wa sugbon so fun mi ki lo ma n fa iyapa laarin awon elomiran o ye ki a fiyesi awon nkan won ni daradara ki a koko wo boya a ri arabirin abi arakun arabirin won je meji won ti iloko won je omidan won jo n gbe ninu ile kan na a ri wipe gbọn mi si omi oto o ma n sele laarin won ni igbakugba ki lo ma n fa iru nkan bee tabi o je wipe arakunrin kan ati arakunrin miran ni won jo da owo papo iwo n se ise egbena gbena emi na n se ise egbena gbena gba ti a jo wa lototo a ri wipe awon ise ko lo ko jagara ko lo dede a wa so wipe gba to a jo je arakunrin kan na to si je wipe ise kan na la jo n se a o se dowo bo ise yi papo ka pa owo wa papo gba ti a jo papo ki lo de to je wipe ojojumo sa ni won ma n pari ija fun wa wipe lagbaja tun ti de o tun ti ko ise de mi o mo pe bayi lo ma ri ki lo de to je awa ta je arakunrin kan na bo je aranso papo ni tabi o lagbara lati gba shop ti e loto tibi na o si lagbara lati gba ile itaja tire loto a so wipe ka jo gba ile itaja yi
6: iba de wa lorun ta ba se be nitori be ka jo joko sibe nkan ti wo ba ni ko mata nkan ti mi na ba ni ki mata a wa ri we pe ede wa oyera o dabi ni pe ona wa apapo a si so wi pe ati mo jesu ati ba jesu pade tabi ki a kuro ni ti isowo ki a kuro ni ti o

kilode ti o si laarin wa tabi ninu ijo ki a ri wi pe awa ti ati di omo olorun igba miran tin ba nka kiri gba mo lo lati inu ijo kan si ijo miran mo si ri arabirin kan o nlo mo si be lowo adari ekun pe arabirin to nlo ni o ti to odun meje mejo ti o ti denu ijo yi o si je eni ti a ro ko ja fafa ni olorun ewo lo nse ninu isin awon onigbagbo se idapoje lo wa ni won ni o pe ta tin ba soro sugbon ede ti e oye wa ede wa na ko ye nitori be se lo dara iya soto ki be ni keni joko ki be ni keni soro ki be ni keni wewe onkohun nitori wipe o ro wipe ohun ni ohun mojo laarin awa ti a wa ni ijo elede yoruba ni ki lo de tori be ki lo ma nfa awon aiso aini isokan tabi iyapa laarin awon onigbagbo ye ki a wo won ni kokan ninu Genesis ori keta dini ogoji Genesis ori keta dini ogoji lati ese keta Israeli si fe Joseph ju gbogbo awon omo re lo nitori ti se omo ogbo re o si da ewu alarabara aso fun nigbati awon arakunrin re ri pe baba won fe ju gbogbo awon arakunrin re lo won korira re won ko si le soro si ile alaafia nihin ni a ri idile jo idile Jacob awon omo re mejejila ni a ri wipe won ni wahala ohun ti o si pa wahala yi ni oju saju ti o wa laarin Jacob baba ati Joseph ikan ninu awon omo ni ki se nitooto ni Joseph je eni ti eni rere nitooto ni Joseph la ri wi pe eni ti o je bi eni ta le pe ni omo Olorun to ni iwa rere ti ko darapo pelu iwa buburu awon omo to ku sugbon ki se nitori eyi ni Jacob baba re ni o fi ran nkan fun ti o fi yato si awon to ku won ni nitori o je omo ogbo re o ma nsele laarin ebi wa nigba miran o sese ki o je wi pe enikan o ti ni omo merin gbogbo awon omo merin wonyi ni won je obirin o ti n gbadura o ti n gbawe o ti n gba imoran o ti ka bibeli o ti so gbogbo to le se ti o tona gege bi oro olorun lati le bi omokunrin gbati o ma bi omo karun ni ori wo pe okunrin ni omo yi inu re ti dun re koja sugbon bi omokunrin yi bi o ti n dagba bi o ba ti lo si ibise bo ba ti de ani lagbaja nko omokunrin e lo n bere yin o wa di pe awon omo birin merin isaju won ja mo nkankan iru eni be a ma fa iyapa ninu ebi re iru eni be a ma fa ikorira laarin awon omo merin akoko ati awon ati omokunrin yi bi o ba ti n jeun awon omo marun won ti jeun o bi ohun ti n jeun a tun pe omokunrin yi ani wa joko ti mi nbi a tun jẹran a pọ si lẹnu a ni nitori bẹẹ ma sọ fáwọn tó kù o ṣùgbọn mo fẹràn rẹ ìwọ nìkan ni ìwọ ni àròlé mi ìwọ ni ọkùnrin gba ọmọ ìyá tún lọ sọ fáwọn tó kù a ni nítòótọ́ ni wọ́n dàgbà ju òun lọ ṣùgbọ́n òun lọ láti wọn lọ nítorí pé òun ni àròlé bàbá ni ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ ó fẹ́ fa ìyapa nínú ẹbí tàbí ó ṣeéṣe kí ó jẹ́ pé ìyá fẹ́ bá ọmọkùnrin má fọ ọkàn o má fọ ọkàn mo mọ àwẹ tí mo gbà mo mọ àdúrà tí mo gbà kí n tó bí ọmọkùnrin yẹn ẹnikẹni tó wá fẹ náà lọlọ àwọn ọmọbìnrin tó jẹ tó mú tẹlẹ ẹ nítorí bẹẹ èyí ọkùnrin ò gbọdọ fọ ohunkóhun tó bá ṣe jẹ kí n dé kó sọ fún mi irú ọmọ bẹẹ a máa ń ba irú ọmọ bẹẹ jẹ ni kì í ṣe bẹẹ nìkan ó máa ń fa ìyapa nínú ẹbí jẹ kí n tún ṣe àpèjúwe mìíràn fún ọ ó ṣeéṣe bóyá ọmọkùnrin kan ó ṣẹ̀ṣẹ̀ gbéyàwó màmá tiẹ̀ ó wá jókòó tì nínú ilé bí ó bá ti ń bọ̀ láti ibi iṣẹ́ a ní màmá ń kọ́ ìyàwó á ní ohun tóun tiẹ̀ wá pàdé ẹ̀ lójú ọ̀nà ohun tóun bomi fún ẹ pé kó mu omi gbà tó ṣe dé láti ibi iṣẹ́ ó tiẹ̀ kí òun màmá ló ń bèrè ṣó fẹ́ràn màmá jù mí lọ ni màmá mi ni o mi ò jẹ́ gbàgbé màmá nítorí pé oṣù mẹ́sàn-án ló fi gbé mi gbà tó mọ̀ pé ó jẹ́ gbàgbé màmá ó ṣe fẹ́ mi sílé irú nǹkan bẹ́ẹ̀ ó máa ń fa ìyapa nínú ẹbí ni nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a ṣọ́ra kí a rí wípé ojúṣàájú kan kò sí kí a sì rí wípé a kò gba ohunkóhun láàyè láti fa ìyapa wọ inú ẹbí wa kí a máa fi ìfẹ́ hàn kí a jẹ́ kí ìrẹ́pọ̀ àti ìdàpọ̀ àti ìfẹ́ kí ó

0: pa ninu ebi wo iwe owe iwe owe ori kerin dilogun ese ikeji dilogbon alayida yida eniyan da eja sile asoro kele ya awon ore ni ipa bi abari wi pe enikan wa ni inu ile wa ti o je wi pe bi oko ba ti lo si bi ise eni yi o si pe ara re ni omo olorun bi oko ba ti de ani kabo eti e melo meji ni kilo fi n gbo oro bi o ba mo nkan ti yawo re ma nse ati nkan to ma nso ati gbogbo iregbe to ma wi ngba to ba sin le han wa ri pe obirin yi ki se eyan rere o gbogbo nkan won yi ni wo gbin sinu o mo wi pe a fi oro kele bani je tabi asoro kele o ma pin ya iyawo ati oko ni o se so wi pe menu e menu mi o fe se oluso abi adena abi olopa fun iyawo mi o si se se ki o je wi pe boya okunrin kan ninu ile o n ba oko re se ise ni ibi ise kan na o wa so fun wi pe eti e melo bi o ba mo nkan ti oko re n se nibi ise o ni awon oju mi nita o bo ba gbekele okunrin ti o so pe dipa dipa dipa lo nlo wi pe ko se gbekele o nitori pe ni ojojumo obirin kan wa nibi ise wa won ma jo jeun lori tabile kan na abi be ni abi be ko bi o ba n gba iru nkan be yen laye ti o so fun wi pe mi o fi e se olopa akoda fun oko mi panu re mo bi o ba se be iru eni yi yo pin iwa ti oko re yo pin yin niya oni nitori a soro kele ya awon ore nipa nitori be o ye ki a soro ki a ma gba awon a soro kele a fi oro kele banije ki a ma gba won laye lati ma soro oko lati ma soro iyawo wa bakan na ni ninu ijo boya enikan ohun ti e ki ri ohun rere nipa enikeni ojojumo sa ani adari mo fe ri yin o adari se igbagbe mo fe ri yin o bo ba si be lowo arabirin pe ki le ti e ri adari fun lojojumo te kuteye lo nso bo gbo ti bi ko ti imo boya nkan to ngbo ojo ti to ni abi ko je otito ni ani mo tun ti gbe mi ide o mo tun gbo pe lagbaja ile lagbaja lo nsun mo tun ti gbo lagbaja ni ago mokanla oru ana lo to kuro nile temedu ojojumo sa lo ri nkan so se o ki duro si le ti e abi o ki gbadura abi o ki ka bibeli abi emi olorun ki gu eni kese wi pe ki o fi enu menu pe eyi ni na to nitori be o ye ki a mo wi pe iru awon ti o n gbo teku so fe ye awon to ma n dale onileru ni awon to ma n fa iyapa laarin awon eniyan mimo awon omo olorun ni ye ki a wo iwe owe ori ketadinlogun ese ikesan iwe owe ori ketadinlogun ese ikesan eni ti o bo ese mole o wa ife sugbon eni ti o tun oran ku sile o ya ore nipa ohun ti a n so ni wipe boya nkan kan sele laarin oko ati aya omo kan si n ba wa gbenu ile omo to n ba wa gbenu ile yi o je omo to lojo lori o je omo ti o gbon die o si mo ki lo ti n sele laarin oko ati aya bi oko ba tile fe gbagbe awon nkan ta ti bo mole awon nkan ta ti dariji laarin oko ati aya gbati boya n soro mi ni omo iya kan to fa nkan ijade ni a tun so wipe nisin o wa n se beni pe o feran oko nisin o wa n se beni pe o n wa n je nisin o wa n se beni pe o se fefe eyi to se lose to koja nko bon ti e ti pari e sugbon o ranti eyan buruku ni eke amo e iru eni be to tun wu awon nkan ta ti bo mole oku ose meji oku ojo medogun o tun hu jade iru eni be o ma n da ija sile ni iru eni be o ma n ya ore nipa tabi boya inu gbogbo a ti n dun boya enikan je apeyinda tele tele o ti pada wa sinu ijo awa inu gbogbo wa n dun a n yo a n so pe a ti edupe lowo olohun arakunrin lagbaja pe iyapa ede aye o be sile laarin won nkan ti o si mu ki iyapa ati ede ayede yi be sile ni wepe won je awon ti o ma n so wipe bi ko ba digba ti paul waasu awon o ni se nkan to ye ki won ki o se awon elomiran a si so wipe emi o ti e gbadun iwaasu paul sugbon apollo olohun iyo oun ni mo gbadun re ọjọ́ tó bá ti bọ́ sí orí àga ìwàásù tó bá ti jẹ́ àpólò ló ń sọ̀rọ̀ ni bó wàásù wákàtí kan wákàtí méjì oorun ò jẹ́ wá sójú mi. Èmi a sì sọ pé àti Pọ́ọ̀lù àti Àpólò kò tiẹ̀ sí èyí tí mo tiẹ̀ fẹ́ gbọ́ nínú wọn. Ọjọ́ wo làwọn yẹn mọ Kristi? Ṣùgbọ́n Pétérù, ẹni tí ó jẹ́ wípé ó ti bá Jésù wà lórí ọkọ̀ ojú omi, ó ti rìn lójú omi, ó sì wà bẹ́ẹ̀ ngbà tí Jésù Kristi tó sọ àkàrà márùn-ún àti ẹja wẹ́wẹ́ méjì tó sọ di púpọ̀ tí a fi bọ́ àwọn 5,000 ènìyàn. Ìyẹn ni mo lè gbọ́rọ̀ rẹ̀, ṣùgbọ́n àwọn tán ṣẹ̀ṣẹ̀ dìde níjẹta lánàá wípé káwọn náà kán gorí àga wàásù. Ó ṣe mi ò tiẹ̀ jẹ́ gbọ́ irú ọ̀rọ̀ àwọn ènìyàn bẹ́ẹ̀. Paul wá ń sọ fún ọ wípé kí ló dé torí bẹ́ẹ̀? Ṣé kìí ṣe Jésù Kristì ni agbàgbọ́ ni? Bí mo ti ń sọ nǹkan wọ̀nyí, ó ṣe é ṣe kí wọn náà kí o máa sọ wípé ó mà ṣe o, irú ìjọ wo nìyẹn? Irú ìjọ àwọn ará Kọ́rìntì? O mọ̀ wípé bákan náà ni tirẹ̀. Nígbà tí a fi àwọn adarí ẹkùn tí a yàn wọ́n, tí a sọ wípé lágbájá ni adarí ẹkùn tó wá ń ṣe ṣíọ̀, wípé ó mà ṣe o, wọn ò rí ẹlòmíì nínú gbogbo òjọ, ó wá di lágbájá ní tèmi. Bí kìí bá ṣe wípé olùṣọ́ àgùntàn wa àgbà, bí kìí bá ṣe wípé òun ló wàásù, òun ló ń ṣí bẹ́ẹ̀lì, bí wọ́n tiẹ̀ ń tọ́ka sí bẹ́ẹ̀lì, mi ò kún jẹ́ ṣí bẹ́ẹ̀lì. Kí ni wọ́n mọ̀? Kí ni wọ́n fẹ́ sọ? Nítorí mi ò ní fi tí wọ́n ṣe, ṣùgbọ́n tí olùṣọ́ àgùntàn àgbà nìkan, òun ni mo lè gbọ́ tiẹ̀. Bí ó bá jẹ́ òun ló ń wàásù, wọ́n máa wá. Ṣùgbọ́n tí ó bá jẹ́ àwọn kéékèèké, àwọn ìpẹ́ẹ̀rẹ̀, àwọn tó ṣẹ̀ṣẹ̀ di onígbàgbọ́ tàbí tó ṣẹ̀ṣẹ̀ di adarí ní ìjẹta níjẹrin, mi ò tiẹ̀ ní gbọ́ tí wọ́n. Irú èdè bẹ́ẹ̀ ó máa ń fa ìyapa nínú ìjọ. Tàbí bóyá o fẹ́ kí wọn kí ó gbàdúrà fún ọ ni, ó dìgbà tí n bá rí olùṣọ́ àgùntàn, ó dìgbà olùṣọ́ àgùntàn ọwọ́ wọn dín nísìn, fọ́wọ́n wọn bá dìgbà bí n bá kú mo kú, ṣùgbọ́n bí n bá rí olùṣọ́ àgùntàn kó gbàdúrà fún mi, ẹlòmíì ò lè gbàdúrà fún mi. Kí ló dé tá à ń ṣe bẹ́ẹ̀? Ṣé kìí ṣe orúkọ Jésù ni gbogbo wa fi ń gbàdúrà ni? Àti olùṣọ́ àgùntàn, àti adarí nínú ẹkùn, àti adarí ìdàpọ̀ ojúlé, bàbá fẹ́ gbàdúrà, orúkọ Jésù náà ni. Bàbá fẹ́ gbàdúrà, ìlérí Ọlọ́run tí a rí nínú Bíbélì náà ni. Èéṣe tí a fi afẹ́ sọ olùṣọ́ àgùntàn di Ọlọ́run? Kò dára bẹ́ẹ̀. Nítorí bẹ́ẹ̀, kí a má jẹ́ kí ìyapa kí ó wá sínú ìjọ wa. Kí a mọ̀ wípé ẹnikẹ́ni tí wọ́n bá fi síbẹ̀, ẹnikẹ́ni tí Ọlọ́run bá darí wa, wípé kí ó wà níbẹ̀ gẹ́gẹ́ bí adarí, ó yẹ kí a gbọ́ tirẹ̀. Nítorí àwọn nǹkan wọ̀nyí ni ó máa ń fa ìyapa láàrin àwọn ènìyàn Ọlọ́run. Mo sì gbàgbọ́ wípé bí a ó ti gbàdúrà, bí a ó ti sọ fún Ọlọ́run, bí a ó ti ní kí Ọlọ́run dárí àwọn àṣìṣe wa tẹ́lẹ̀tẹ́lẹ̀, kí ó dárí wọn jì wá, kí ó sì jẹ́ kí a máa gbé ìgbé ọ̀tún, kí a máa hu ìwà ọ̀tún, kí a máa rin ìrìn ọ̀tún, kí a máa ṣe gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, kí a jẹ́ kí ìrẹ́pọ̀ wà. Mo gbàgbọ́ wípé ìbùkún yanturu lọ́pọ̀lọpọ̀ yóò wá sí ìgbésí ayé wa lórúkọ Jésù. Kí a tó mú ìwàásù wá sí òpin, àti pé kí a tó gbàdúrà, kí ni àwọn ìbùkún tí ó máa ń sopọ̀ mọ́ ìrẹ́pọ̀, ìṣọ̀kan, ìdàpọ̀ láàrin àwọn ènìyàn mímọ́, láàrin àwọn ará nínú Olúwa? Jẹ́ kí a tún padà síbi tí a ti bẹ̀rẹ̀. Orin Dáfídì orí 43, orin Dáfídì orí 43 láti ẹsẹ̀ ìkẹta láti ń kà á nísinsìnyí. Bí ìrì Amoni tí ó ṣàn sórí òkè Sioni, nítorí níbẹ̀ ni Olúwa gbé pàṣẹ ìbùkún àní ìyè láéláé. Ohun tí olórin Dáfídì ń sọ fún wa níhìn ni wípé bí a bá ní ìṣọ̀kan, bí a bá wà ní ìrẹ́pọ̀, ọkùnrin sí ọkùnrin, obìnrin sí obìnrin, ọkọ sí aya, àwọn òbí sí àwọn ọmọ, àwọn ará nínú Olúwa, adarí sí àwọn ọmọ ìjọ, àwọn ọmọ ìjọ sí àwọn adarí, gẹ́gẹ́ bí àwọn ẹ̀yà ara ti wà nínú ara, bí a ṣe jẹ́ ẹ̀yà ara Kristi, gbogbo wa kí a wà ní ìṣọ̀kan. Ó ní bí a bá wà ní ìṣọ̀kan, ó ní inú dídùn yóò wà. Bí a bá wà ní ìṣọ̀kan, ayọ̀ Olúwa yóò máa jọba ní ìgbésí ayé wa. Bí a bá wà ní ìṣọ̀kan, a ó rí wípé bá a ti ń kúnlẹ̀, bá a ti ń gbàdúrà, bẹ́ẹ̀ ni Olúwa ń gbọ́. Nítorí wípé Ọlọ́run ní inú dídùn púpọ̀ púpọ̀ sí ìṣọ̀kan, ìrẹ́pọ̀ ní láàrin àwọn ènìyàn mímọ́. Ṣé o mọ̀? Jésù pàápàá ti sọ fún wa, ó ní bí àwa méjì, ẹni méjì, bí a bá fohùn ṣọ̀kan papọ̀, ká a béèrè ohun kan nínú ayé yìí, wípé òun yóò ṣe é fún wa. Nítorí bẹ́ẹ̀ ìyapa ni ó máa ń fa kí a má tètè dáhùn àdúrà wa. Bí a bá ní ìṣọ̀kan, a ó rí wípé àwọn ìlérí Ọlọ́run yóò máa jẹ́ bẹ́ẹ̀ ni fún wa. Bí a bá ní ìṣọ̀kan ní ìgbésí ayé wa, láàrin ẹbí wa, pẹ̀lú àwọn ará nínú Olúwa, a ó rí wípé ìbísí Ọlọ́run, ri wo pe ibukun olorun a ri pe owara ojo ibukun lati oke wa yo ma wa fun enikokan wa o se didi duro ko so fun olorun o se so fun olorun wi pe o wa ni isokan pelu awon eniyan mimo ma se duro de awon elomiran wo eh awon ni won je bi gbogbo eto koja ati gbagbe e ati beri e nitori be gba ti ati beri gbogbo nkan won yi ka so fun olorun wi pe nisisin yi o afeje ti olorun afe idapo afe ife afe isokan ayo olorun yo si ma je agbara ati okun wa didi duro so fun olorun ba olorun soro bi o ba ti ni igbala so fun olorun wi pe o n fe igbala bi o ba ti ni isodi mimo o se so fun olorun wi pe o n fe ki a so okan re di mimo ki isokan pipe to le wa laarin iwo ati olorun laarin iwo ati awon ara pelu
1: Orin Solomoni ori ikefa nibo ni olufe re lo iwa re wa julo ninu awon obirin nibo ni olufe re ya si ki a le ba o wa olufe mi so kale lo sinu ogba re si ebe turari lati ma je ninu ogba ati lati ka itana lili emi ni ti olufe mi si ni ti emi o nje laarin itana lili iwo yanju olufe mi bi tasa ole ewa bi jerusalemu sugbon ole eru bi ogun pelu opagun mo oju re kuro lara mi nitori won bori mi irun re si dabi owo ewure ti o dubule ni giliadi ehin re dabi owo aguntan ti n goke lati bi iwewa ti olukuluku won bi ibeje osisi okan ti o yagan ninu won bi ela eso pome granate kan ni ereke re ri laarin iboju re ogota ayaba ni nbe ati ogorin ale ati awon wundia lai niye okan ni adaba mi alai laba won mi o nikan soso ni ti iya re o ni ayo eni ti o bi awon omobirin ri won si sure fun ani awon ayaba ati awon ale won si yin ta ni eni ti ntan jade bi owuro ti o li ewa bi osupa ti o mo bi orun ti o si li eru bi ogun pelu opagun emi sokale lo sinu ogba eso igi lati ri awon eka igi tutu aforifoji ati lati ri bi ajara ba ruwe ati bi igi granate ba rudi ki emi to mo okan mi gbe mi ka ori ti
2: This CLM Radio, your spiritual welfare is our concern.
1: Ori Solomoni, Ori Ikeje, Pada, Pada, Shulamite, Pada, Pada, ki awa ki ole wo, e se ti eyin fe wo Shulamite, be ni pe orin jo Mahanaimu, ese re ti ni ewa to, ninu bata, iwo omo alade, ori ke tan re dabi ohun oso, ise owo ologun onisona, iwo re dabi ago, ti ko se alaini oti. Ara re dabi okiti alikama ti a fi lili yika, omu re mejeji dabi abu omu agwani meji ti ishe ibeji. Orun re dabi ile isho inyi erin, oju re dabi adagun ni eshboni, leba enu bode batrabimu. Imu re dabi ile isho lebanoni ti okoju si iha damasku. Ori re dabi kameli lara re, ati ori re bi pumpili, afi a idionu re diobamu. Otini ewa to, ositi darato, iwolu fe mi, ninu adwe fe. Iduro re yi dabi igi ope, ati omu re bi shiri esu ajara. Muni, emi o gun ope lo, emi o di eka re mu, pelu pelu ni isisin yi, omu re pelu yo dabi shiri ajara, ati oru imu re bi esu apili, ati enu re bi oti waini ti o daraju. Ki o soka le kele kele fun olufe emi, ti omu ki ete awan ti o son ki o soro, ti olufe emi ni emi ishe, ife re si mbe si mi, wa olufe emi, ye ki a lo si papa, ye ki a wo si ile to won ni. Ye ki a dide lo sinu ogba ajara ni kutukutu. Ye ki a wo bi ajara ruwe, bi itana ajara bala, ati bi igi granate ba rudi. Nibe ni emi o fi fe mi fun. Awon eso mandraki fun ni orun, li enu ona wa ni oniruru eso ti o wu ni. Otun ati ogbologbo ti mo ti fi pamo fun o, iwo olufe mi. Orin Solomoni, ori ikejo. Iwo ibaje dabi arakunrin fun mi ti o mu omo iya mi emi ba ri olode emi ba fi enu ko o lenu looto won ki ba fi mi se eleya emi ba fona ho emi ba mu owa sinu ile iya mi iwo iba ko mi emi ba mu omo ti waini orun didun ati oje eso granate emi owo osi re iba wa labe ori mi owo otun re iba si gba mi mora mo fi yin bu eyin omobirin Jerusalemu ki e ma se ru olufe mi soke ke ma si se ji titi yo fi wu tani eye ti ngoke lati aginju wa ti o fi ara ti olufe re mo je odide labe igi eleso nibe ni iya re gbe bi o si nibe ni eni ti o bi o gbe bi o si bi mi ka iya re bi ejidi le apa re nitori ife lagbara bi iku ijowu si le bi isa oku jijo re dabi jijo ina ani owo ina oluwa omi pupo ko le pa na ife be ni kikun omi ko le gba lo bi emi fe fi gbogbo oro re fun ife a o kedan re patapata awa ni arabirin kekere kan ohun ko si ni omu kini awo se fun arabirin wa ti ojo ti a o ba fe bi ohun ba se ogiri awa ko ile odi fadaka le lori bi ohun ba si se enu ona a o fi apako kedari di ogiri ni mi omu mi si dabi ile iso nigba na loju re mo dabi eni ti o ri alaafia Solomoni ni ọgbà àjàrà kan ní Balhamoni. Ó fi ọgbà àjàrà náà ṣe ọ̀yà fún àwọn olùṣọ́. Olúkúlùkù ní mú ẹgbẹ̀rún fàdákà wá ní ipò èso rẹ̀. Ọgbà àjàrà mi ti ṣe tèmi. Ó wà níwájú mi. Ìwọ Solomoni yóò ní ẹgbẹ̀rún fàdákà àti àwọn tí ń ṣọ èso náà yóò ní igba. Ìwọ ti ń gbé inú ọgbà. Àwọn ẹgbẹ́ rẹ fetí sí ohun rẹ. Mú mi gbọ́ pẹ̀lú yára olùfẹ́ mi. Kí ìwọ kí o sì dàbí abo egbin tàbí ọmọ àgbọ̀nrín lórí òkè òórùn dídùn. Èyí ni òpin orin Solomoni.
2: DCLM Radio, your spiritual warfare is our concern.
1: Ìwé wòlíì Àìsáyà, orí ìkíní. Ìran Àìsáyà ọmọ Amosi tí ó rí nípa Júdà àti Jerusalemu ní ọjọ́ Òsáyà, Jótamù, Ahasi àti Ẹsikáyà. Àwọn ọba Júdà gbọ́ ẹ̀yin ọ̀run ti fi etí sílẹ̀ ìwọ ayé nítorí Olúwa ti sọ̀rọ̀ èmi ti bọ́ èmi sì ti tọ́ àwọn ọmọ wọ́n sì ti ṣọ̀tẹ̀ sí mi màálùú mọ Olúwa rẹ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ sì mọ ìbùjẹ Olúwa rẹ̀ ṣùgbọ́n Ísírẹ́lì kò mọ̀ àwọn ènìyàn mi kò ronú orílẹ̀-èdè tí ó kún fún ẹ̀ṣẹ̀ ènìyàn tí ẹrù ẹ̀ṣẹ̀ ń pa irú àwọn olùṣe búburú àwọn ọmọ tí í ṣe olùbàjẹ́ wọ́n ti kọ Olúwa sílẹ̀ Wọ́n ti mú ẹni mímọ Ísírẹ́lì bínú, wọ́n sì ti yí padà sẹ́yìn. Èéṣe tí a ó fi lù yín sí imọ́, ẹ̀yin ó máa ṣọ̀tẹ̀ síwájú àti síwájú. Gbogbo orí ni ó ṣàìsàn, gbogbo ọkàn ni ó sì dákú. Láti àtẹ́lẹsẹ̀ títí fi dé orí, kò sí ìlera nínú rẹ̀, bí kò ṣe ọgbẹ́, ìpalára àti ojú tí ń rà. Wọn kò tíì pajú mọ́, bẹ́ẹ̀ ni a kò tíì dì wọ́n, bẹ́ẹ̀ ni a kò sì tíì fi òróró kùn wọ́n. Ilẹ̀ yín di ahoro, a fi iná kun ìlú yín. Ilẹ̀ yín àlejò jẹ ẹrun lé ojú yín ó sì di ahoro bí èyí tí àwọn àlejò wó palẹ̀. Ọmọbìnrin Sioni ni a sì fi sílẹ̀ bí àgọ́ nínú ọgbà àjàrà, bí abúlé nínú ọgbà ẹ̀gúsí, bí ìlú tí a dóti. Bí kò ṣe bí Olúwa àwọn ọmọ ogun ti fi ìyókù díẹ̀ kí ń sílẹ̀ fún wa. Àwa ìbá ti dàbí Sodomu, àwa ìbá sì ti dàbí Gomorra. Gbọ́ ọ̀rọ̀ Olúwa, ẹ̀yin olórí Sodomu, fi etí sí òfin Ọlọ́run wa, ẹ̀yin ènìyàn Gomorra. Olúwa ní kí ni ọ̀pọ̀lọpọ̀ ẹbọ yín já sí fún mi. Èmi kún fún ọrẹ sísun àgbò
3: àti fún ọ̀rá ẹran àbọ́pa.
1: Bẹ́ẹ̀ ni èmi kò sì ní inú dídùn sí ẹ̀jẹ̀ àpọ̀ màálù tàbí sí ti ọ̀dọ́ àgùntàn tàbí sí ti òbúkọ. Nígbà tí ẹ̀yin wá láti fi ara hàn níwájú mi, ta ni ó bèrè èyí lọ́wọ́ yín láti tẹ àgbàlá mi? Ẹ má mú ọrẹ asán wá mọ́, tùràrí já sí ohun ìríra fún mi, oṣù tuntun àti ọjọ́ ìsinmi. Ìpè àjọ èmi kò lè rọ́jú gbà, ẹ̀ṣẹ̀ ni àní àpèjọ ọ̀wọ́ ni. Oṣù tuntun yín àti àjọ ìdásílẹ̀ yín, ọkàn mi kórira, wọ́n já sí ìyọlẹ́nu fún mi, ó sú mi láti gbà wọ́n. Nígbà tí ẹ̀yin sì na ọwọ́ yín jáde, èmi ó pa ojú mi mọ́ fún yín, ní tòótọ́, nígbà tí ẹ̀yin bá gbàdúrà púpọ̀, èmi kì yóò gbọ́, ọwọ́ yín kún fún ẹ̀jẹ̀. Ẹ wẹ̀ kí ẹ mọ́, mú búburú ìṣe yín kúrò níwájú ojú mi, dáwọ́ dúró láti ṣe búburú, kọ́ láti ṣe rere, wá ìdájọ́. Ran àwọn ẹni tí a ní lára lọ́wọ́, ṣe ìdájọ́ aláìní baba, gba ẹjọ́ òpòrò. Olúwa wípé wá ní ìsinsìnyí, kí ẹ sì jẹ́ kí a sọ àsọyípọ̀. Bí ẹ̀ṣẹ̀ yín bá rí bí òdòdó, wọn ó sì fún bí òjò dídì, bí wọ́n pọ́n bí àlàárì, wọn ó dàbí irun àgùntàn. Bí ẹ̀yin bá fẹ́ tí ẹ sì gbọ́ràn, ẹ̀yin ó jẹ eré ilẹ̀ náà. Ṣùgbọ́n bí ẹ̀yin bá kọ̀, tí ẹ sì ṣọ̀tẹ̀, a ó fi ìdàrún yín, nítorí ẹnu Olúwa ni ó ti wí. Ìlú òtítọ́ a ti ṣe di àgbèrè. Ó ti kún fún ìdájọ́ rí, òdodo ti gbé inú rẹ̀ rí, ṣùgbọ́n ní ìsinsìnyí àwọn apànìyàn. Fàdákà rẹ ti di ìdárọ́, ọtí wáìnì rẹ ti dàlú omi. Àwọn ọmọ aládé rẹ di ọlọ̀tẹ̀, ati egbe ole olukuluku nfe ore o si nto ire leyin won ko se idaju alai ni baba be ni oran opo ko wa sodo won nitori na oluwa oluwa awon omo ogun eni alagbara israeli wi pe ah emi o fi aya bale ni ti awon ota mi emi o si gbesan lara awon ota mi emi o yi owo mi si ara re emi o si yo idaro re kuro patapata emi o si mu gbogbo tan gan re kuro emi o si mu awon onidajo re pada bi igba isaju ati awon igbimo re bi igba akobere leyin na a o pe oni ilu ododo ilu otito idajo ni a o fira si oni pada ati awon ti o pada bo nipa ododo iparun awon alare koja pelu awon elese yi o wapo ati awon ti o ko oluwa sile ni a o parun nitori ti oju yo ti won ni ti igi nla ti eyin ti fe a o si damu yin ni ti ogba ti eyin ti yan nitori eyin o dabi igi nla ti ewe re ro ati bi ogba ti ko ni omi alagbara yo si dabi ogusho ise re yo si dabi eta ina ati awon mejeji yo jo juna po enikeni ki yo si pa won. Iwe wòlíì Àìsáyà orí ìkejì. Ọ̀rọ̀ tí Àìsáyà ọmọ Amosi rí nípa Júdà àti Jerusalemu yóò sì ṣe ní ọjọ́ ìkẹyìn. A ó fi òkè ilé Olúwa kalẹ̀ lórí àwọn òkè ńlá. A ó sì gbé ga ju àwọn òkè kéékèèké lọ. Gbogbo orílẹ̀-èdè ni yóò sì wọ́ sí inú rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni yóò sì lọ. Wọ́n sì wí pé ẹ wá, ẹ jẹ́ kí a lọ sí òkè Olúwa, sí ilé Ọlọ́run Jákọ́bù. Òun ó sì kọ́ wa lé ọ̀nà rẹ̀. Àwa ó sì máa rìn ní ipa rẹ̀. Nítorí láti Sioni ni òfin yóò ti jáde lọ, àti ọ̀rọ̀ Olúwa láti Jerusalemu. Òun ó sì dájọ́ láàrin àwọn orílẹ̀-èdè, yóò sì bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wé, wọ́n fi idà wọn rọ ọ̀bẹ plow, wọ́n sì fi ọkọ̀ wọn rọ dòjé. Orílẹ̀-èdè kì yóò gbé ìdàsókè sí orílẹ̀-èdè, bẹ́ẹ̀ ni wọn kì yóò kọ́ ogun jíjà mọ́ ara ilé Jákọ́bù. Ẹ wá, ẹ jẹ́ kí a rìn nínú ìmọ́lẹ̀ Olúwa. Nítorí náà ni ìwọ ṣe kọ àwọn ènìyàn rẹ, ilé Jákọ́bù sílẹ̀. Nítorí tí wọ́n kún láti ìlà oòrùn wá, wọ́n jẹ́ aláfọ̀ṣẹ bí àwọn ará Filistia, wọ́n sì ń ṣe inú dídùn nínú àwọn ọmọ àlejò. Ilẹ̀ wọn pẹ̀lú kún fún fàdákà àti wúrà, bẹ́ẹ̀ ni kò sí òpin fún ìṣúra wọn. Ilẹ̀ wọn sì kún fún ẹṣin, bẹ́ẹ̀ ni kò sí òpin fún kẹ̀kẹ́ ogun wọn. Ilẹ̀ wọn kún fún òrìṣà pẹ̀lú, wọ́n bọ iṣẹ́ ọwọ́ ara wọn, èyí tí ìka àwọn tìkálà wọn ti ṣe. Ènìyàn lásán sì forí balẹ̀, ẹni ńlá sì rẹ ara rẹ̀ sílẹ̀. Nítorí náà, má ṣe dáríjì wọn. Wọ inú àpáta lọ, kí o sì fi ara rẹ pamọ́ nínú ekuru, nítorí ìbẹ̀rù Olúwa àti nítorí ògo ọlá ńlá rẹ̀. A ó rẹ ìwò gíga ènìyàn sílẹ̀, a ó sì tẹ orí ìgbéraga ènìyàn ba. Olúwa nìkan ṣoṣo ni a ó gbéga ní ọjọ́ náà. Nítorí ọjọ́ Olúwa àwọn ọmọ ogun yóò wà lórí olúkúlùkù ẹni tí ó rera tí ó sì gbéraga, àti lórí olúkúlùkù ẹni tí a gbé sókè, òun ni a ó sì rẹ̀ sílẹ̀ lórí gbogbo igi kedari Lebanoni tí ó ga, tí a sì gbé sókè, àti lórí gbogbo igi ńlá Bashani. Àti lórí gbogbo òkè gíga, àti lórí gbogbo òkè kéékèèké tí a gbé sókè, àti lórí gbogbo ilé ìṣọ́ gíga, àti lórí gbogbo odi, àti lórí gbogbo ọkọ̀ Tarṣiṣì, àti lórí gbogbo àwòrán tí ó wuni, a ó sì tẹ orí ìgbéraga ènìyàn balẹ̀, ìríra àwọn ènìyàn ni a ó sì rẹ̀ sílẹ̀. Olúwa nìkan ṣoṣo ni a ó gbéga ní ọjọ́ náà. Àwọn òrìṣà ni yóò sì parun pátápátá, wọ́n sì wọ inú ihò àpáta lọ, àti inú ihò ilẹ̀, nítorí ìbẹ̀rù Olúwa, àti nítorí ògo ọlá ńlá rẹ̀. Nígbà tí ó bá dìde láti mi ilẹ̀ ayé kìjikìji. Ní ọjọ́ náà, ènìyàn yóò ju òrìṣà fàdákà rẹ̀ àti òrìṣà wúrà rẹ̀ tí wọ́n ṣe olúkúlùkù wọn láti máa bọ sí èkúté àti sí àdán láti lọ sínú pàlàpálà àpáta àti sókè àpáta sísán nítorí ìbẹ̀rù Olúwa àti nítorí ògo ọlá ńlá rẹ̀. Nígbà tí ó bá dìde láti mi ilẹ̀ ayé kìjikìji. Ẹ sinmi lẹ́yìn ènìyàn, ẹ̀mí ẹni tí ó wà ní ipò imú rẹ̀, nítorí nínú kí ni a lè kà á sí.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
4: Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín wípé a ní yín gẹ́gẹ́ bí balógun lójú ogun, a ní yín gẹ́gẹ́ bí aláfẹ̀yìntì, a ní yín gẹ́gẹ́ bí agbára ayérayé tí ó wà lábẹ́ wa láti mú wa dúró, láti fún wa lókun. A dúpẹ́ wípé a ní yín gẹ́gẹ́ bí olùpèsè, eni ti fese fun gbogbo ani wa ni kikun nitori Kristi lati inu oro re ninu ogo adupe wo pe ani yin gege bi olugbana gege bi eni ti a le kepe lojo iponju wi pe si wa loju wi pe e si wa niye e si je ki a mo ona igbana yi e gba ope ati yin wa loruko Jesu adupe wi pe e ko je ki a wa pelu awon ti o wa ninu aye awon ti o ngbe igbe aye won lai ni reti awon ti o ngbe igbe aye won lai ni ifokante ileri olorun ti e fun wa latoke wa awon ti ko mo ona igbala yi sugbon awa ni e da lola awa ni e je ki a mo ona igbala yi e gba ope ati yin wa loruko Jesu je loni bi ati wa loni bi ati ngbekele yin loni bi ati wa ki e le si wa loju e si oju emi wa loruko Jesu e la wa loye e je ki oro yin ki ori ibi gbe ninu okan wa loruko Jesu e sa anu fun wa e je ki agbekele yin e si je ki igbekele ti ani ninu yin ki o le mu ere fun wa gege bi ileri yin ninu bibeli adupe wepe ti gbo nitori agbadura loruko Jesu Kristi Oluwa wa loni anwo inu bibeli fun akoko isoji wa ati akoko ise iyanu anwo ohun ti o ye ki a se ni akoko idamu ohun ti o ye ki a se ni akoko idamu opolopo ti o wa ninu aye loni ni oye awon ami igba ikehin ni ko ye ni igbese aye ti wa gege bi enikokan ni idile wa gege bi enikokan ati ni agbajopo aye lapapo ariwo pe o sese ki akoko idamu akoko ebi akoko iyan akoko aini ki o wa le aye Jesu Christi ti so yi fun wa tele tele wi pe nigba ti opin aye ba nsomo to si wi pe awon nkan won yi yo ma sele okunrin tabi obirin ti ko feti si Christi tabi ti ko mo eko oro Olorun nipa ohun ti Christi ti laye awon omo ehin re dara dara nipa awon isele ti yo ma sele ni akoko igba igbeyin ojo iru awon eniyan be won ma ni idayapo iru awon eniyan be won ma ni irewesi okan okan won a ma poruru nitori wi pe oye ko ye won nipa aso tele ti bibeli nipa ti igbeyin aye nitori eni ti o ba nri ohun to nsele loni wi pe awon eniyan ninu aye ninu olaju won won le se ohun ija lati pa ara won run ati ninu ijile eko ti imo science ni opolopo ti o wa lorile ede aye ni won ti gbon to be ge to je wi pe won le pa oke aimoye awon eniyan run ni iseju kan eni ti o ba nri nkan won yi boya o ngbo ninu radio tabi o nka ninu iwe iroyin a ma se ni kayebi we pe ewo lo tun de ba aye yi a dabi ohun ajeji loju iru eni be sugbon Jesu Christi omo Olorun o ti so tele we pe awon nkan kan yo ma sele ni igba ti igbeyin aye ti o ba sumo to si kini awon nkan ti Jesu Christi ti o so gege bi a so tele ye ki a wo ninu iwe mimo ki o ma je we pe o ro pe a nso fun o lati ogbo ori eniyan ninu Matthew ori kerinlelogun ese ikejo gbogbo nkan won yi ni ipilese iponju nihin ni Jesu Kristi nso fun wa wi pe akoko igbeyin aye yo je akoko iponju bi a ba nso nipa oda bi a ba nso nipa eyan bi a ba nso nipa ebi bi a ba nso nipa aisan be ba so nipa gbogbo nkan o je gbogbo nkan woyi o je iponju sugbon jesu so fun awe pe eyi ni ipilese tabi ibere iponju ki se be nikan ninu ese ikefa eyin o si kuro ogun ati idagiri ogun e kiyesi ki eyin ki o ma se jaya nitori gbogbo nkan wonyi ko le se ki o ma se sugbon opin ki se isinsin yi jesu tun lago mo o tun so fun awon omo ehin re wi pe ogun ati idagiri ogun yo ma sele ni ibomiran wi pe won o si ma gboro re o nso fun awe pe gba ti awa papa be ba nka ninu iwe iroyin wi pe ni apa kan ninu aye wa yi ni akoko ti wa yi wi pe ogun be sele wi pe awon eniyan pelu ohun ija oloro ti won ti se pelu imo ti olaju ti o mu wa se aye nisisin wi pe won fi pa opolopo awon eniyan won si fi dogbe si opolopo awon eniyan lara o ye ki o ye wa wi pe gbogbo nkan won yi ni Jesu Kristi ni o ti so tele tele ri ninu ese ikeje nitori pe orile ede yo dide si orile ede ati ile oba si ile oba eyan ati ajakale arun ati isele yo se wa ni ibi pupo ise ni ibi die ise ni ibi kan soso sugbon eyan ajakale arun ati isele yo se wa ni ibi pupo bi aba nso wi pe a o ri ounje je to bi aba nso wi pe oda tabi eyan o de si orile ede popo awon nkan wonyi ni Jesu Kristi ti so tele bi aba so pe Jesu Kristi so nkan tele ki se wi pe Jesu Kristi ni o fe ki o sele tabi o ni o je ki o sele sugbon gege bi omo Olorun o ti ri nkan wonyi eyi je ebun ti o ni gege bi omo Olorun wi pe o ti ri saaju wi pe awon nkan wonyi yo sele lati kilo fun awon omo ehin lati mu ki awon omo ehin ki won ki o le ni idakoro ati igbekele ninu Olorun eyi ni o fi so tele wi pe awon nkan wonyi nbo wa sori ile aye ti o si je ki o ye wa wi pe bi a ba nri nkan wonyi ki a ma se jaya ki a ma se je ki okan wa ki o daamu nitori awon nkan wonyi ko le salaye sele ti ki igbeyin aye ki o to de ninu Matthew ori 24 yi kan na ni ese ikesan nigba na ni won o fi yin fun ni lati je ni iya won o si pa yin a o si korira yin lodo gbogbo orile ede nitori oruko mi bi abani idayapo inu ni bini lati odo awon eniyan nitori wipe agba Jesu gbo ki eyi ki o ma se wa ni kayefi nitori eyi ni omo Olorun ti so fun wa tele tele wipe a o fi wa fun iya je bi eniyan ba tin di omo Olorun bi eniyan ba tin ko ise sile ti o tin ni igbala be ni ari wipe awon ti o wa ninu aye won a ma fitina iru eni be won a ma je iru eni be niya won a ma pon iru eni be loju e a se wipe o se eyin Olorun e a se wipe Olorun ko mo nipa re e a se wipe igba ti a di onigbagbo ti o ye ki Olorun ki o ma toju wa wipe o fi wa sile fun ipinu awon elese rara ni Jesu Kristi ti so tele wipe ninu aye e o ri iponju sugbon e tujuka nitori pe mo ti segun aye ninu Marko ori 13 ese ikejila arakunrin yo si fi arakunrin fun pepa ati baba yo fi omo re han awon omo yo si dide si obi won won o si mu ki a pa won o ma ye awa lenu nigbati a ba ri awon isele miran ti a ri won ka ninu iwe iroyin bi awon ara ile bi won o ti dide si ara ile won ti o je wipe o seese ki o je omo ni yo dide si baba tabi si iya re o seese ki o je awon obi ni yo dide si awon omo o sese nigba miran bi a ba gbo inu ni bini ti awon omode ti won ma nri ni owo obi won o sese ki won se awon nkan miran ti a ma ro we pe bawo ni baba tabi iya se le laju sile ki a se iru iwosi be si omo lati nu re wa awon nkan won ni Jesu Christi ti je ki o di mo fun wa we pe ija tabi aran kan tabi inu ni bini o le sele laarin ebi ninu ese iketala gbogbo eniyan ni yo si korira yin nitori oruko mi sugbon eni ti o ba fori ti titi de opin ohun na le a ogbala awon elomiran ti oye bibeli oye tetin sile dara dara ohun ti o ma nfa ipada seyin won ni yi won ma so wipe ki lo de ti o je wipe nigba ti a ti de ni igbala ki lo de nigba ti a ti di omo olorun ni a tun wa ri idujuko iponju ati iya ati inu ni bi ni bayi won ma ro wipe igba ti awon fi aye won fun Christi awon ro wipe koni si inu ni bi ni awon ro wipe koni si iponju o ye ki o ye wa iwo ti o ti wa lodo isu tele tele iwo ti o tin sin isu tele tele iwo ti o tin bo orisa tele tele nigba ti o ba fi orisa ati awon emi okunkun ati isu fun ara re nigba ti o ba kon won sile o se se isu ni lati binu nitori we pe o padanu eni ti o je iranse re nitori pe o padanu iwo ti o tin sin tele tele iwo ti o tin bo orisa tele tele nitori be ni inu fi man bi isu ati awon omo ogun re nitori be ki o ma se ya wa lenu we pe ari iponju elomiran won ma so ni aimo kan okan won we pe bi eniyan ba je onigbagbo tooto pe ki o ni aisan lara ki se be aisan ko fi han we pe a ko mo olorun ko fi han we pe a ko ni olorun eyi je idojuko awon ota nitori we pe a ti ni olorun elomiran ma so we pe ko ye ki ebi tun pa wa ko ye ki a tun wa ni airije airimo ko ye ki a wa gege bi alaini ni igba ti a je ti olorun Jesu ti so fun wa oni a o ri iponju oni iyalede ohun ko le sele oni sugbon ki a tujuka ohun ti segun aye eyi ni o ma mu wa lati lo gbadura oranti awon omo israeli nigba ti a mu won lo si ile egypt lati odo joseph ti jacob ti o wa pelu awon baba nla mejila ti won tedo si egypt olorun fe mu won kuro ni egypt o fe mu won lo si ile kenani peti simi dara dara nigba ti won tedo si egypt ti ara tu won won ranti wipe kenani wa won ranti wipe egypt ki se ibi itedo tabi ile won ara tu won won be si ni kole won be si ni gbadun won ro wipe awon tun fe jade mo eyi ni olorun fi gba farao ti ko mo joseph lo fi gba alaye gba ti inu ni bi ni de gba ti iya de gba ti iponju de ni won be si ni gbadura wipe olorun ranti wa o olorun ranti ileri re olorun ranti wipe egypt ki se ile wa olorun ranti ileri to ti se fun abraham baba nla wa wipe o mu wa jade kuro ni egypt eyi ni olorun wa fi so wipe igbe awon omo israeli o de eti ohun ohun wa so kale nisisiyi lati gba won la lati mu kuro ni egypt bakan na ni fun iwo ati emi awa ti a wa ninu aye igba miran a ki ranti wipe aye yi ki se ile wa a ki ranti wipe orun ni ile a ki ranti wipe jesu christi ti lo pese aye sile fun wa ati wipe o n bo wa bi ara ba tu wa bi o ba dagbe bi eni pe ani anito ati aniseku ati gbadura asoro nitori owo ti wa omo ti wa iyawo ti wa ile gbegbe nko o ti wa oko ayokele nko o ti wa a n fi oko kan paro miran ni iru igba bee a ki ranti wipe aye ki se ile wa sugbon nigba ti olorun ba gba iponju die laaye inu ni bi ni die laaye ati nkan wonyi to n de ba ninu igbesi aye wa ti o ba gba die die laaye ninu won igba yi gan la ma raye gbadura igba yi la ma sunmo olorun igba yi la ma ran olorun leti awon ileri re eyi ni olorun fi ma n gba awon nkan bee laaye ni igba kookan sugbon ti mo n so ni wepe jesu kristi o ti so fun wa wipe awon nkan wonyi yo sele ninu aye o si bo se akoko ti wa wipe awon nkan wonyi nsele nitori be ki a ma je ki o ya wa lenu nitori wipe ko le salai se sugbon opin ki se isinsin yi je ki a wo Mark yi ori ketala ese ketala gbogbo eniyan ni yo se korira yin nitori oruko mi sugbon eni ti o ba fori ti titi de opin o na li augbala en je ki o ye wa wi pe bi abati fi aye wa fun Jesu Christi bi abati gba okan wala eyi ko je wi pe gba ti ati ti gba okan wala a le pada sinu ese a le pada sinu aye nitori pe ati di omo Olorun lai lai omo Olorun la o ma je Jesu Christi ni rara ko ri be awon elomiran won ti ro wi pe gba ti awon ti ni gbala lekan bi awon ti le pada sodo isu bi awon ti le bohun ti won pada lo sinu aye wi pe a o gba won la sibe sibe rara oni eni ti o ba fori ti titi de opin o na li a o gbala awon elomiran won ma ni eko eke eko itanje won ma so wi pe bi eniyan ba ti je omo Olorun nigba kan ri titi lai ni o ma je omo Olorun won ma so wi pe bi eniyan ba ti je eni ti o wa ninu ore ofe nigba kan ti o ti je eni igbala ti o ti je eni ti adari ese reji eni ti ako oruko re sinu iwe eye Olorun wi pe titi lai ni o ma je omo Olorun bibeli ni rara ko ri be o ni eni keni ti o ba fori ti titi de opin o na li aogbala ṣùgbọ́n Jesu Kristi n sọ o ni ìgbà ti a ba ri awọn nkan wọnyi awọn ìpọnjú ti o wa ninu aye awọn idayapo ti o wa ninu aye awọn ti o le mu ki ọkan rẹ wẹsi ti o wa ninu aye awọn aini ebi eyan ti o wa ninu aye wipe ki a ma ṣe je ki ọkan wa ki o daamu ki a mọ wipe awọn nkan wọnyi ko le ṣalaye ri bẹẹ wipe o ti le ju bẹẹ lọ bi a ba wo Luke ori kọkànlélógún Luke ori kọkànlélógún ẹsẹ kọkànlá ìṣẹlẹ ńlá yóò sì wà káàkiri àti ìyàn àti àjàkálẹ àrùn ohun ẹrù àti àmì ńlá yóò sì ti ọrùn wá ní ẹsẹ ìkẹẹdọgbọn àmì yóò sì wà lé oòrùn àti lé òṣùpá àti ní ìràwọ àti lórí ilẹ ayé ìdààmú fún àwọn orílẹ̀-èdè nítorí ìpá àyà ti ariwo àyà àwọn ènìyàn yóò máa já fún ìbẹ̀rù àti fún ìrètí nǹkan wọn ni ti ń bọ̀ sórí ayé nítorí àwọn agbára ọ̀run lẹ ó mìtìtì èyí ni Jesu Kristi sọ kí àwọn ọmọ ẹ̀yìn kí ó ba lè mọ̀ ṣáájú wípé ìgbà ìpọ́njú wípé yóò wà nínú ayé ṣùgbọ́n a jẹ́ kí ó yé wa wípé kí a tujuka a jẹ́ kí ó yé wa wípé kí a gbẹ́kẹ̀lé Ọlọ́run èyí ni a fi ń bèèrè lọ́wọ́ ara wa wípé kí ni bíbélì sọ wípé ó yẹ kí a ṣe ní àkókò ìdààmú ní àkókò ìpọ́njú ní àkókò ebi ní àkókò èèyàn ní àkókò àìríjẹ ní àkókò àìrímu ní àkókò àìríṣẹ́ṣe ní àkókò tí ó jẹ́ wípé a ò tiẹ̀ lè rówó ilé san ní àkókò tí ó jẹ́ wípé a ò lè tọ́jú ọmọ dáadáa ní àkókò àìsàn ní àkókò àjàkálẹ̀ àrùn kí ni ó yẹ kí a ṣe nígbà tí a bá rí àwọn ìdààmú wọ̀nyí kí n tó sọ ohun tí ó yẹ kí a ṣe jẹ́ kí n fi tó ọ létí wípé àwọn tí kò lọ́lọ́run àwọn tó jẹ́ aláìgbàgbọ́ nígbà tí wọ́n bá rí àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè ayé àti ní àrọ́wọ́tó wọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n máa ń ṣe ní àkókò ìdààmú ní àkókò àìsàn ní àkókò inú níbini ní àkókò tó jẹ́ wípé ìpọ́njú pọ̀ fún àwọn ènìyàn ìkan àwọn ẹlòmíràn wọn a máa pokùnso jẹ́ kí a wo Samuel kejì orí kẹtàdínlógún Samuel kejì orí kẹtàdínlógún láti ẹsẹ ìkẹtàlélógún nítorí Ahitofeli sì rí i pé wọn kò fi ìmọ̀ tirẹ̀ ṣe ó sì di kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ ní gàárì ó sì dìde ó lọ ilé rẹ̀ ó sì palẹ̀ ilé rẹ̀ mọ́ ó sì so ó sì kú a sì sin sí ibojì bàbá rẹ̀ èyí jẹ́ àkókò ogun àkókò wàhálà nítorí wípé Absalom dìde ogun sí bàbá rẹ̀ Dáfídì Ahitofeli yìí oki Absalomu leyin nigba ti o wa ri wi pe imoran ati imo ti ohun fun Absalomu pe ko mu se o si ro wi pe bi Davidi bi o ba segun Absalomu o daju wi pe o ni lati fi iya je ohun nitori iya ati iponju ti nbo ti ti Absalomu ti o fe fa wa si ori ara re ati si ori Ahitofeli eni Ahitofeli ni o fi lo poku so eni a ma ri wi pe opolopo ma nse ni aye ti wa yi nitori wi pe won ko ni igbagbo ninu Olorun won ko ni igbagbo wi pe bi nkan ti le le loni wi pe yo ro lola won ko ni igbagbo wi pe o sese bi ekun pede ale kan wi pe ayo nbo lo ro nitori aini reti won nitori aini igbagbo won nitori aile igbekele Olorun nitori won ro gbogbo nkan pin wi pe ko tun se ohun ti androde iru awon eni be won lo pokun so won si ku iru eni ti o se para re bayi o ya ro wi pe ohun fe pokun so lati bo kuro ninu ijogbon lati bo kuro ninu ibinu lati bo kuro ninu iponju iru eni be o fi ara re sinu orun apadi lai to ojo yo se wa nibe titi lai yo ma jo ninu ina joku titi lai lai nitori be o ye ki o ye wa we pe bi a ba ni wahala bi a ba ni inu ni bini bi a ba ni iponju bi a ba ni idamu okan eyi ko so wi pe ki a lo pokun so o ye ki a mo wi pe a ni Olorun o ye ki a mo wi pe Olorun yo gbo ti wa o ye ki a mo wi pe Olorun yo pese fun wa ohun ti o ye ki a se ni wi pe ki a ro lu Olorun ki a lo si odo Olorun ki a gbadura ki a wole fun Olorun ki a so fun wi pe ohun ni igbekele wa kini awon elomiran ma nse ni akoko idamu bayi ohun ti awon elomiran ma nse ni wi pe won a lo da majemu pelu satani ati pelu awon emi okunkun se oranti ohun ti a so ni ofe ti o koja nigbati mo fi la oloye ewu ti o wa ninu gbigbekele eniyan ewu ti o wa ninu gbigbekele oro ewu ti o wa ninu gbigbekele eleran ara ti mo fi so fun o wi pe awon elomiran won ba iku da majemu won ba iku kumule awon elomiran won pada lo sinu egbe okunkun won so wi pe awon fe abo se oranti wi pe aka ninu Isaiah ni ose ti o koja wi pe iru eke abo eke be wi pe omi ti o kun gege bi idaju Olorun ni o gba won lo ati wi pe gbogbo majemu ti awon won yi ti won ba ikuda gbogbo majemu ti awon iwon yi ti won ba ipo ikuda wi pe idaju Olorun ni o gba won lo patapata ari iru eni bayi ninu bibeli Saulu oba kini ni Israeli ti o tun lo wa awon abokulo awon aje awon oso ti o nfe lati gbo nkan kan lenu won igba ogun na ni igba ogun o je igba ti okan ma ko ruru igba ogun o je igba ti irewesi ma de ba okan igba ogun igba ini igba iyan igba irije igba irimu o je igba ti okan ma daamu pupo iru akoko yi ni Saulu wa won ti wo pe Saulu je eni to ti ni iyipada okan eni ti o ti ni okan titun ti a fun latowo Olorun sugbon nigba yi o dabi eni wo pe ohun paapa o ti ko Olorun sile ni igba ti o koko dori oye o ti ari ti o se ni wo pe gbogbo awon elemi okunkun gbogbo awon ti o je wi pe won ko l'Olorun ti won lo emi alalupaida emi oso emi aje gbogbo won ni Saulu ni o le kuro ni ilu ti ko je ki won ki o ri bi gbe sugbon nigba ti o wa ri idamu o tun wa wa won kaakiri wo Samueli kini ori kejidinlogbon Samueli kini ori kejidinlogbon lati ese ikeje Saulu si wi fun awon iranse re pe e ba mi wa obirin kan ti o ni emi aboku soro emi o si to lo emi o si bere lodo re awon iranse re si we fun o pe wo obirin kan ni endori ti o ni emi aboku soro soran ti pe mo ni Saulu yi tele tele o ni iyipada okan e je ohun ti a ma n pe ni igbala ninu majemu titun e je ohun ti a ma n pe ni ki eniyan ki o di atun bi ninu majemu titun apuni okan miran okan titun sugbon o ti di apeyida ko le bo lorun soro mo ko mo we pe bi onigbagbo bi eni ti o ti ni yipada okan o ba ni wahala bo ba ni iponju bo ba ni idamu bo ba ni inu nibi ni bi o ba ni ogun ni igbese aye re ogun abele o ti o ye ki a se ni wo pe o ye ki a ro lu olorun o ye ki a do ba le gba la jani waju olorun ki a so po olorun wi pe ba ti to re o ba se rire o bi agbese aye wa ti rire a nfe ki olorun ki o wa ran wa lowo so lo le se be ko le ron pada awon nkan ti o ti wa si igbese aye re e ni a fi ri wi pe ise se Saul yi nihin je ki a wo nigba ti o koko dori e mo so tele wo pe ohun ti o se ni pe o le iru awon eniyan wonyi o le won kuro ni ilu o le won kuro ni orile ede Israeli ni ese ikesan obirin na si da lohun pe wo iwo sa mo ohun ti Saul se ti ohun ti ke awon aboku soro obirin ati awon aboku soro okunrin kuro ni ile na nje e ha se ti iwo dekun fun emi mi lati mu ki won ki o pa mi obirin yi ti o je aboku soro ti o ni emi aboku lo eruba nigba ti o gbo oruko Saul ko mo we pe Saul ti a di apeyida ko mo we pe ohun ti Saul ko sile tele tele ebi re ti o ti jade lati enu re o tun fe ko won je iwo nko elomiran iwo to ti jewo ni waju opolopo awon eniyan wi pe ati gba okan re la ti o ti so wi pe o ti kuro laarin awon ti o ni emi kemi emi ti o n gbe won sanle o ti kuro ninu ijo ti won ti n woso funfun ti won mu omi lati inu igo o ti kuro laarin awon ti won lo si eti okun ti won ro wi pe eti okun ni agbara wa o ti kuro ni aarin awon oso ati aje awon elomiran ti won ti kuro laarin iru awon eniyan be mi o ba ni wahala o sese boya won ti n gbadura won o si ti ibimo tabi ise ni o si tabi owo ni o duro lowo won tabi won gbianju lati kole fun igba pipe sugbon won o ti le kole yi tan a ma ri ru awon eniyan be won tun ma yo kele kele lo si odo awon adahun se won tun ma yo kele kele lo si awon ti won rubo awon ti ma ni lo mu eran wa lo mu ti bi wa lo mu ton wa iwo to ti lo lorun tele tele iwo to ti gba Jesu Kristi gbo tele tele iwo to ti jeri igbala ni idapo jule ati loju opolopo awon eniyan e se ta tun ri o to je wo na lo tun mu adie sabe agbada to tun lo n baba ba asale kan loru ah o je iwa apeyida eyi ni ari ti Saul se awon elomiran won aso funfun to ti jo tele tele ah ah e se to tun je wipe iwo lo tun lo iwo lo tun lo sodo abani ranso lo ni ki won ran aso funfun ah ki se dipa lo nlo ni sa ranso fun mi saranso mo mo nkan toju mi ri mo mo iya ti mo nje mo mo iponju ti mo ba pade omo o le lo awon omo o le lo sile iwe iyawo ro njeje awon ana papa oju se to ye ki ma se fun awon ebi mi ati fun awon ana mi o le se nu aso fun mi ebi nkan to ba ma da ko da o mo nkan to nse o mo wi pe o fe ki olorun ki o ko eyin si e o fe ki satani ki o tun ma damu re awon elomiran ebi aniri won ni ile isin won tun lo sodo awon aboku soro awon aboku lo won lo sodo awon oso awon aje nitori pe won fe bimo bi o ba si bi won pe arabirin se o si nkan o e ma je ki ese yin ki o ye ni ile olorun o a o ri yin dede se ko si nkan ah ani ko si nkan ani sugbon sin mo ti mo bi tagbara wa nitori pe se o mo emi na omo dipa ni mi o pe ta ti jo nlo sugbon wo mi bayi lati igba ti mo ti dele oko mi o loyun kan lataro daleri sugbon mo ti debi kan sin ibe to ba debe agbara wa nbe iru agbara wo agbara okunkun agbara to run eniyan lo sorun apadi agbara to n gba omo latodo igi agbara to n gba omo latodo awon emi esu omo to ma se kupa e lo fe lo gba lodo igi awon omo raun raun omo ti ki gbo taye omo ti ki mo nkankan omo ti o je pe boran si lo sile iwe ko ni le lo iru omo wo lo nfe o mo wi pe iru awon omo be awon omo to tun da wahala kun wahala lori obi ni nitori be won so pe awon ti ri bi kan ti agbara wa ko si bomiran tagbara wa ninu Jesu lagbara wa ninu eje Jesu lagbara wa ninu eko yin rere lagbara wa ninu adura ninu oruko Jesu ni agbara wa elomiran tun ma lo ko oruko awon angeli a lo si pade a lo ri won won se pade eta nibi kan ipade eta gbangba na won daruko angeli won wa ni anfani se mo pe nibi o soro lati ri oluso agutan wa

ẹ̀mí abókú sọ̀rọ̀ dá nǹkan fún mi, kí o sì mú ẹni tí èmi ó dárúkọ rẹ̀ fún ọ wá sí òkè fún mi. Èyí ni àwọn ẹlòmíràn máa ń ṣe ní àkókò ìdààmú, ní àkókò àìríjẹ, ní àkókò wàhálà. Irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n jẹ́ àwọn tí kò forí tì í. Ní Matthew orí kẹrìnlélógún ẹsẹ̀ ìkejìlá, àti nítorí ẹ̀ṣẹ̀ yóò di púpọ̀, ìfẹ́ ọ̀pọ̀lọpọ̀ yóò di tútù. Nítorí ẹ̀ṣẹ̀ yóò di púpọ̀, ìfẹ́ ọ̀pọ̀lọpọ̀ yóò di tútù. Nítorí bẹ́ẹ̀ Ọlọ́run kìlọ̀ fún wa wípé kí a má ṣe bí àwọn tí kò lọ́lọ́run. Kí ni a rí tí àwọn ẹlòmíràn tún máa ń ṣe ní àkókò ìdààmú, àkókò àìríjẹ, àkókò àìrímọ? Àwọn ẹlòmíràn wọn a tẹkọ̀ létí, wọn a lọ sí òkè òkun. Bí ó tilẹ̀ jẹ́ wípé lọ́hùn kò sí ẹgbẹ́ àwọn oníhìnrere, kò síbi tí wọ́n ti lè gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lẹ́kùnrẹ́rẹ́, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n a sá lọ. Àwọn ẹlòmíràn bí wọ́n tilẹ̀ fẹ́ fi tó olùṣọ́ àgùntàn létí, kì í ṣe láti gba ìmọ̀ràn, kì í ṣe wípé kí a lè tọ́ wọn sí ọ̀nà tí ó dára. Ohun tí wọ́n máa ń ṣe ni pé wọ́n a kàn kọ ìwé hẹ́rẹ́hẹ́rẹ́ kan, wọ́n a sọ pé olùṣọ́ àgùntàn ó pẹ́ tí mo ti ń gbèrò yìí pé mo fẹ́ lọ sí ilẹ̀ òkèrè, nítorí wípé àwọn ọmọ òrùn jẹjẹ níhìn, ìyàwó ò rí nǹkan níhìn, báyìí ń lọ, báyìí ń ṣe. Nítorí bẹ́ẹ̀ àwọn ti lọ o, ká máa gbàdúrà fún ọ. Irú àdúrà bẹ́ẹ̀, ṣé àdúrà tó o lè dúró dè, àdúrà tó o lè wá gbà fún ara rẹ? O ti lọ, o wá ń kọ ìwé ránṣẹ́ wípé kí olùṣọ́ àgùntàn kí ó máa gbàdúrà fún ọ. Ṣé ìfẹ́ Ọlọ́run nìyẹn? Ṣé èyí kì í ṣe ìwà àwọn aláìgbàgbọ́? Àkókò ò sí fún mi láti ka nǹkan wọ̀nyí nínú Bíbélì, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ni ó ń ṣe àwọn nǹkan wọ̀nyí. Àwọn ẹlòmíràn wọn kì í ronú padà ní àkókò ìpọ́njú, èyí tí ìpọ́njú yìí ìbámu wọn súnmọ́ Ọlọ́run, èyí tí ẹkún wọn, omijé wọn ìbámu wọn súnmọ́ Ọlọ́run, èyí tí ìpọ́njú àti ìyà tó ń jẹ wọn, èyí tí ìbámu wọn súnmọ́ Ọlọ́run, wọn kì í ṣe bẹ́ẹ̀. Ní àkókò ìpọ́njú, àkókò àìríjẹ, wọn a tún máa bú Ọlọ́run, wọn a tún máa bá Ọlọ́run jà. Yẹ kí a wo ìwé ìfihàn orí kẹsàn-án, ìwé ìfihàn orí kẹsàn-án ẹsẹ̀ 20 àti ẹsẹ̀ 21. Ṣùgbọ́n àwọn ènìyàn yòókù tí a kò tí ì pa ìyọnu wọ̀nyí, tí a kò sì tí ipa ìyọnu wọ̀nyí pa, wọ́n sì kò sì ronúpìwàdà iṣẹ́ ọwọ́ wọn, kí ó má ṣe sin àwọn ẹ̀mí èṣù àti èrè wúrà àti ti fàdákà àti ti idẹ àti ti òkúta àti ti igi mọ́, àwọn tí kò lè ríran tàbí kí wọ́n gbọ́ràn tàbí kí wọ́n rìn. Bẹ́ẹ̀ ni wọn kò ronúpìwàdà ènìyàn pípa wọn àti oṣó wọn àti àgbèrè wọn àti olè wọn. Èyí ni a rí tí àwọn tí ó wà nínú ayé ń ṣe, wípé bí wàhálà tilẹ̀ wà, bí ìpọ́njú tilẹ̀ wà, èyí tí wọn ìbá fi wá sí ọ̀dọ̀ Ọlọ́run, èyí tí wọn ìbá sá sí abẹ́ òjìji Olódùmarè, èyí tí wọn ìbá rọ̀ mọ́ àgbélébu Kristi, wọn kì í ṣe bẹ́ẹ̀. Ohun tó máa ń ṣe ni pé wọ́n tún máa ń tẹ̀síwájú ní ìwà ẹ̀ṣẹ̀ wọn. Ṣùgbọ́n àwa tí a jẹ́ ti Ọlọ́run, àwa tí a ti ní ìgbàlà, àwa tí a mọ Ọlọ́run gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wa, kí ni ó yẹ kí a ṣe ní àkókò ìpọ́njú? Ohun kìíní tí ó yẹ kí a ṣe, a sọ fún wa nínú Bíbélì, nínú Jòhánù orí 14 ẹsẹ̀ 1. Jòhánù orí 14 ẹsẹ̀ 1. Ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú, ẹ gba Ọlọ́run gbọ́, ẹ gbà mí gbọ́ pẹ̀lú. Èyí ni ìṣísẹ̀ àkọ́kọ́ tí onígbàgbọ́ ní láti gbé ní àkókò ìpọ́njú, àkókò àìsàn, àkókò inúnibíni. Ó ní ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú. Ohun tí èṣù máa ń gbìyànjú láti ṣe ni wípé bí a bá ní ìdààmú, bí a bá ní wàhálà, bí a bá ní inúnibíni, a jẹ́ kí àyà kí ó fò wá, a mú ìdààmú wọ inú ọkàn wa, a jẹ́ kí a gbàgbé àwọn ìlérí Ọlọ́run, a jẹ́ kí a gbàgbé àti gbàdúrà àti képe Ọlọ́run. Èyí ni Jésù Kristì fi ń sọ fún wa wípé kí a ṣẹ̀ṣọ́ lórí ọkàn wa, kí a ṣẹ̀ṣọ́ lórí èrò inú wa, kí a má ṣe jẹ́ kí ọkàn wa dàrú, kí a gba Ọlọ́run gbọ́. Ṣé o mọ̀ wípé Ọlọ́run ó jẹ́ alágbára, kì í bá tì ní, kò sí

kò ṣeé ṣe fún ọlọ́run kí o sì rántí wípé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu tí a ń kà nípa rẹ̀ wọ́n jẹ́ àwọn iṣẹ́ ìyanu tí ó ṣẹlẹ̀ ní àkókò ìpọ́njú àkókò inúnibíni àkókò ìyà fún àwọn ọmọ ọlọ́run àwọn ẹlòmíràn wọ́n máa ń rò wípé èé ṣe tí a fi ní ìpọ́njú báyìí èé ṣe tí a fi ní àjálù wàhálà báyìí ó yẹ kí o mọ̀ wípé àkókò ìpọ́njú ni a máa gbára ọlọ́run wo àwọn iṣẹ́ ìyanu tí ọlọ́run ṣe fún àwọn ọmọ ísírẹ́lì nínú májẹ̀mú láéláé wo iṣẹ́ ìyanu tí ọlọ́run ṣe tí a ń kà nípa rẹ̀ nínú májẹ̀mú titun àkókò wo ni ọlọ́run ṣe àwọn iṣẹ́ ìyanu wọ̀nyí ṣe rántí àwọn ọmọ ísírẹ́lì tí mo mẹ́nu kàn lẹ́ẹ̀kan orí wípé wọ́n ń lọ ní ọ̀nà ní aginjù bí wọ́n ti dé etí òkun pupa bẹ́ẹ̀ ni a rí wípé àwọn ọmọ íjíbítì tí wọ́n gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́ tí wọ́n gbẹ́kẹ̀lé ẹṣin bẹ́ẹ̀ ni wọ́n lé wọn bá ìgbà yìí gan-an ni agbára ọlọ́run ni ó farahàn rántí wípé iṣẹ́ ìyanu yìí ti pínpín òkun pupa níyà ó jẹ́ àkókò ìpọ́njú àkókò ìyà àkókò ìdààmú fún àwọn ọmọ ísírẹ́lì rántí tí a bá ń sọ wípé odi jẹ́ríkò wó lulẹ̀ àkókò wo ni odi jẹ́ríkò wó lulẹ̀ ó jẹ́ àkókò ìyà ó jẹ́ àkókò ogun fún àwọn ọmọ ísírẹ́lì ṣe rántí pé Joshua ó gbàdúrà ó ní kí oòrùn kí ó dúró ní ipò rẹ̀ kí òṣùpá kí ó dúró ní ipò rẹ̀ àkókò wo ni àkókò ogun ni ṣe rántí ìṣẹ́gun tí Dáfídì ní lórí Gòláàtì àkókò wo ni àkókò wàhálà ni àkókò ogun ni nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ìyanu tí a ń kà ó jẹ́ àkókò ìpọ́njú fún àwọn ọmọ ẹ̀yìn àwọn tí ó tẹ̀lé Ọlọ́run bí a bá sì wo inú májẹ̀mú titun bí a bá sọ wípé Jésù Kristì ti dìde ó sì sọ fún ìkún omi àti àwọn nǹkan tí ó ń bì lu omi wípé kí ó dákẹ́ jẹ́ àkókò wo ni àkókò wàhálà ni àkókò tí àwọn ọmọ ẹ̀yìn tí ọkàn wọn dàrú tí ọkàn wọn dààmú tí wọ́n ké pe Olúwa ṣe rántí wípé ìgbà tí a sọ wípé ilé túbú ṣì ṣe sílẹ̀ a sì tú gbogbo èdè àwọn tí ó wà nínú túbú àkókò wo ni àkókò tí Saulu Paulu nísinsìnyí àti Sila tí wọ́n ń jìyà àkókò igan ni a rí pé Ọlọ́run mú wàhálà wọn kúrò nítorí bẹ́ẹ̀ rántí àwọn ìlérí Ọlọ́run ó rántí Shedraki Meshaki àti Abednego bí a ṣe tú wọn sílẹ̀ bí a ṣe dá wọn sílẹ̀ kúrò nínú iná ìléru àkókò wo ni àkókò inúnibíni láti ọ̀dọ̀ Nebukadnezari nítorí bẹ́ẹ̀ bí ìdààmú bá dé ó yẹ kí ìdààmú yìí kí a sọ di àkókò iṣẹ́ ìyanu bí a bá ní inúnibíni kí a sọ àkókò inúnibíni yìí kí a sọ di àkókò iṣẹ́ ìyanu bí a bá ní ìpọ́njú àìríjẹ àìrímu àìrówó lẹ́san kí a sọ àkókò wàhálà yìí kí a sọ di àkókò iṣẹ́ ìyanu nítorí bẹ́ẹ̀ ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú ẹgbà Ọlọ́run gbọ́ ẹgbà mí gbọ́ pẹ̀lú ẹgbà Jésù Kristì gbọ́ pẹ̀lú èyí ni Jésù Kristì ń sọ fún wa kì í ṣe bẹ́ẹ̀ nìkan wo Tẹsalóníkà kejì orí kìíní ẹsẹ̀ ìkeje Tẹsalóníkà kejì orí kìíní ẹsẹ̀ ìkeje àti fún ẹ̀yin tí à ń pọ́n lójú ìsinmi wà ìsinmi pẹ̀lú wa nígbà ìfarahàn Jésù Olúwa láti ọ̀run wá láti nínú ọ̀wọ́ iná pẹ̀lú àwọn áńgẹ́lì alágbára rẹ̀ ó ní àwa tí a ń pọ́n lójú àwa tí a ní wàhálà àwa tí a ń dá yàpọ̀ kí a sinmi nínú ìlérí Ọlọ́run kí a sinmi pẹ̀lú àwọn àyànfẹ́ kí a sinmi pẹ̀lú àwọn ènìyàn mímọ́ kí a má ṣe jẹ́ kí ọkàn wa kí ó dààmú kí a máa sá sókè sá sódò ní wíwá ìrànlọ́wọ́ lọ sí ọ̀dọ̀ àwọn ènìyàn kí a kó gbogbo àníyàn wa lé Olúwa nítorí òun ṣe ìtọ́jú wa wo Pétérù kìíní orí karùn-ún ẹsẹ̀ ìkeje Pétérù kìíní orí karùn-ún ẹsẹ̀ ìkeje ẹ máa kó gbogbo àníyàn yín lé nítorí tí òun ṣe ìtọ́jú wa yẹ kí a wo orí Dáfídì orí ọgọ́fà lẹ́kan orí Dáfídì orí ọgọ́fà lẹ́kan èyí ni òkan èjì òkan láti ẹsẹ̀ ìkíní èmi ó gbé ojú mi sí orí òkè wọn nì níbo ni ìrànlọ́wọ́ mi ti ń wá
nihi ni olorin dafidi lo so fun wa wi pe nigba ti ko si ranwo ninu aye nigba ti ko si ranwo ni isalele nigba ti ko si ranwo ni ogun nigba ti ko si ran lowo lodo awon eniyan wi pe ohun o gbe oju si ori oke won ni nibi ti iran lowo yo ti wa iran lowo mi ti owo oluwa wa ti o da orun ohun aye eni o ye ki o je idakoro ora idakoro wa eni o ye ki o je igbekele wa iyo ni eyin ni o ye ki o je itileyin fun eni kokan wa iran lowo mi ti owo oluwa wa oluwa ti ki ba ti oluwa ti oro re ki ye oluwa ti ileri re ki ta se iran lowo mi o ti owo oluwa wa oluwa ti o da orun ohun aye bi o ba ro lori oro ti an ka yi oluwa ti o ni agbara to tobi to bege to ga to bege lati da orun ohun aye awon nkan kekeke ti o wa ni igbesi aye wa awon nkan won yo hasuro fun olorun ti ki yo le se rara ko so to suro fun olorun lati se ni ese keta ohun ki o je ki ese re ki o ye mi o gbo ami re to ohun ki yo je ki ese re ki o ye eni ti o npa omo ki o to gbe kiyesi eni ti npa Israel mo ki to gbe be ni ki sun oluwa le olupamo re oluwa le ojiji re le owo otun re orun ki yo pa o nigba osan tabi osopa nigba oru oluwa yo pa omo kuro ninu ibi gbogbo oluwa yo pa omo kuro ninu ibi gbogbo iba se ibi ajakale arun iba se ibi aisan iba se ibi airije ibi airimu ibi iyan ibi ogun abele oluwa yo pa omo kuro ninu ibi gbogbo yo pa okan re mo oluwa yo se pa alo ati abo re mo lati igba yi lo ati titi lai lai eje ki adide ki a so fun olorun wi pe ireti wa wa ninu olorun eje ki adide ki a gbadura si olorun ki a ke pe olorun bi o ba ti je apeyinda bi o ba ti je awon ti o tun pada lo si odo awon emi abokulo ti o tun pada lo si odo awon oso ati awon aje ti o so wi pe ohun wa omo kaakiri ohun wa ise kaakiri ohun wa duke aye yi lodo awon esu ati emi ati awon emi esu so fun olorun wi pe oronu pada lati isinsin lo wi pe iwo ma goju re si ori oke won ni nibi ti iranlowo re tin wa wi pe lati isinsin lo iranlowo re yo ma ti odo oluwa wa ati wi pe o yo ma pa omo alo re ati abo re yo je olupamo re ni igba gbogbo ni akoko wahala yi ni akoko inu nibiri ni akoko ikunju ni akoko oda ni akoko airije ni akoko airimu eje ki a gbekele olorun eje ki a simile oluwa eje ki a ko gbogbo aniyan wa ki a ko le oluwa eje ki a gbadura pelu igbagbo ki a mo wi pe olorun fun ara re ti o da orun ati aye o tobi to lati gba wa o tobi to lati pese fun wa o to o si ni nkan to lati pese fun wa eje ki a so fun olorun wi pe a o gbekele a o di mu a o duro ti titi de opin ki a mo wi pe bi ekun tile pe ti ale kan ayo n bo li owuro re ati pe jesu eni ti a n reti oni pe de bi o ba si ti de yo ko awon ayan fe lo si ile ogo rodo olorun bi agbelebo jesu kristu mu yo so fun wi pe ninu wahala inu aye yi ninu ikoju inu aye yi wi pe o duro pelu olorun o si fori ti titi de opin ati wi pe ire ofe olorun yo wa pelu re olorun yo si ma pa omo yo ma toju re yo ma pese fun o ni kikun lati inu oro re ninu ojo so fun olorun wi pe igbekele re wa ninu olorun wi pe igbekele re ko si ninu ohun aye yi ko si ninu awon agbara okunkun inu aye yi wi pe igbekele re o wa ninu olorun nikan soso.

0: Ìwé wòlíì Àìsáyà Orí ìkẹta Kíyèsí, Olúwa Olúwa àwọn ọmọ ogun mú ìdádúró àti ọ̀pá kúrò nínú Jerusalemu àti Juda, gbogbo ìdádúró oúnjẹ àti gbogbo ìdádúró omi, alágbára ọkùnrin àti jagunjagun, onídàájọ́ àti wòlíì, àti amòye àti àgbà, balógun 50, àti ọkùnrin ọlọ́lá, àti ìgbìmọ̀, àti oníṣọ̀nà, àti alásọdùn, àwọn ọmọdé ni èmi ó fi ṣe ọmọ aládé wọn. Àwọn ọmọ ọwọ́ ni yóò sì máa ṣe àkóso wọn, a ó sì ní àwọn ènìyàn lára, olúkúlùkù lọ́wọ́ ẹnìkejì, àti olúkúlùkù lọ́wọ́ aládùúgbò rẹ̀, ọmọdé yóò hùwà ìgbéraga sí àgbà, àti aláìlọ́lá sí ọlọ́lá, nígbà tí ènìyàn kan yóò di arákùnrin rẹ̀ ti ilé baba rẹ̀ mú wípé, ìwọ ní aṣọ, máa ṣe alákòóso wa, kí o sì jẹ́ kí ìparun yìí wà lábẹ́ ọwọ́ rẹ, lọ́jọ́ náà ni yóò búra wípé èmi kì yóò ṣe alátúnṣe, nítorí ní ilé mi kò sí oúnjẹ tàbí aṣọ. Má ṣe fi èmi ṣe alákòóso àwọn ènìyàn. Nítorí Jerusalemu di ìparun, Juda sì ṣubú, nítorí ahọ́n wọn àti ìṣe wọn lòdì sí Olúwa, láti mú ojú ògo rẹ̀ bínú, ìwo ojú wọn jẹ́rìí sí wọn, wọ́n sì ń fi ẹ̀ṣẹ̀ wọn hàn bí Sodomu, wọn kò pa á mọ́, ègbé ni fún ọkàn wọn, nítorí wọ́n ti fi ibi san fún ara wọn. Ẹ sọ fún olódodo pé yóò dára fún un, nítorí wọn ó jẹ èso ìṣe wọn, ègbé ni fún ènìyàn búburú, yóò burú fún un, nítorí èrè ọwọ́ rẹ̀ ni a ó fi fún un. Ní ti àwọn ènìyàn mi, àwọn ọmọdé ni aninilára wọn, àwọn obìnrin sì ń jọba wọn. Ènìyàn mi, àwọn tí ń yí ọ sí mú ọ ṣìná, wọ́n sì ń pa ipa ọ̀nà rẹ run. Olúwa dìde dúró láti wíjọ, ó sì dìde láti dá àwọn ènìyàn lé ẹjọ́. Olúwa yóò bá àwọn àgbà ènìyàn rẹ̀ lọ sínú ìdájọ́, àti àwọn ọmọ aládé inú wọn, nítorí ẹ̀yin ti jẹ ọgbà àjàrà nìrun. Ẹrù àwọn tálákà ń bẹ nínú ilé yín, Olúwa. Olúwa àwọn ọmọ ogun wípé kí ni ẹ̀yin rò tí ẹ fi fọ́ àwọn ènìyàn mi túútú, tí ẹ sì fi ojú àwọn tálákà rinlẹ̀. Pẹ̀lúpẹ̀lú, Olúwa wípé, nítorí àwọn ọmọbìnrin Sioni gbéraga, tí wọ́n sì ń rìn pẹ̀lú ọrùn gíga àti ojú ìfẹ́kùfẹ́, tí wọ́n ń rìn tí wọ́n sì ń yan bí wọ́n ti ń lọ, tí wọ́n sì ń jẹ́ kí ẹsẹ̀ wọn róworo. Nítorí náà, Olúwa yóò fi èépá lu àtàrí àwọn ọmọbìnrin Sioni, Olúwa yóò sì fi ìhòhò wọn hàn. Ní ọjọ́ náà, Olúwa yóò mú ògo ṣaworo wọn kúrò àti àwọn ọ̀ṣọ́ wọn àti ìwérí wọn bí òṣùpá, àti ẹ̀wọ̀n, àti júfù, àti ìbòjú, àti àkẹ́tẹ̀, àti ohun ọ̀ṣọ́ ẹsẹ̀, àti ọ̀já orí, àti ago olóòórùn dídùn, àti òrùka etí, òrùka àti ọ̀ṣọ́ imú, ìpààrọ̀ aṣọ wíwọ̀, àti aṣọ ìlekè, àti ìbọrùn, àti àpò, àwò jíje, àti aṣọ ọgbọ̀ dáradára, àti ìbòrí, àti ìbòjú. Yóò sì ṣe pé òórùn búburú yóò wà dípò òórùn dídùn, àkísà ni yóò sì dípò àmùrè, orí pípa ni yóò sì dípò irun dídì dáradára. Sísán aṣọ ọ̀fọ̀ dípò ìgbàyà, ìjóná yóò sì dípò ẹwà. Àwọn ọkùnrin rẹ yóò ti ipa ìdà ṣubú, àti àwọn alágbára rẹ lójú ogun, àwọn bóde rẹ yóò pohùn rírí ẹkún, wọ́n sì ṣọ̀fọ̀ àti òun, nítorí ó di ahoro, yóò jókòó ní ilẹ̀.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa, aláàánú àti olóore ọ̀fẹ́, a dúpẹ́ wípé àwa níhìn-ín, àwa síhìn-ín láti wá gbọ́ ọ̀rọ̀ yín. À ń bẹ̀ yín wípé kí ẹ̀mí mímọ́ yín kí ó tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ yín tí a ó kà àti ọ̀rọ̀ yín tí a ó gbọ́, kí a ba lè fẹsẹ̀ múlẹ̀ nínú ìgbàgbọ́ tòótọ́ nínú Kristi. À ń bẹ̀ yín wípé okun àti agbára láti sinmi lé yín, láti jẹ tiyín ní tòótọ́, àti láti ní oore ọ̀fẹ́ láti máa rìn gẹ́gẹ́ bí ìlànà yín. Ẹ fi fún olúkúlùkù wa bí a ó ti máa wo ọ̀rọ̀ Ọlọ́run. À ń bẹ̀ yín wípé kí ẹ jẹ́ kí a jẹ́ èlé ti ọmọ tí yóò gbọ́, tí yóò sì ṣe àwọn tí ẹ ń béèrè lọ́wọ́ wa. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó tún fún wa ní àǹfààní láti wà papọ̀ nínú ìsìn àwa elédè Yorùbá. A dúpẹ́ wípé gẹ́gẹ́ bí Ọlọ́run ti ṣe ìlànà yìí sílẹ̀, ó jẹ́ ohun tí ó jẹ́ àǹfààní fún wa, ó sì ṣe ojú wa kí a ba lè jẹ ọ̀rọ̀ tí ó ń bẹ nínú irú ìsìn bẹ́ẹ̀. Ó yẹ kí a sọ fún àwọn ẹlòmíràn tí ó dàbí ẹni wípé bóyá kò tí ì dé etí ìgbọ́ wọn, tàbí tí wọ́n ń lọ́ra lati wa si isin Yoruba sugbon ti a mo we pe isin Yoruba yi ni o je ohun ti o se won lanfani popo loni mo nsoro lori pataki esin Christiani toto pataki esin Christiani toto awon ile ijo ati awon apejo popo lo wa sugbon opolopo le o dabi koriko igbe eyi ti o wa loni ti a si gbe so sinu ina lola ohun ti a so ni wipe iru awon ipejo be o sese ki won ki o rewa lode o sese ki o dabi eni wipe won dara sugbon nitori wipe won ko ni gbongbo won ko fe se mule won ko mo kini o je pataki igun ile ti o ye ki o wa ninu ijo tabi ninu esin Christiani toto a gbe won so sinu ina laipe ojo awon ojise olorun ni iru ijo be won dabi awon alagbase tin toju igi ti o dabi eni wipe o siji bo won bi igi ti o siji bo Jonah sugbon ti o rorun fun kokoro alai lagbara lati bi awon igi won yi sebo lati pa won run patapata esin Christiani ti ko ni gbongbo ti ko si ni ipele o le tete gberu sugbon ko ni pe lati doju bole eyi ni Jesu so fun wa ninu Luke ori kefa ese ikokan di laadorun oni sugbon eni ti o gbo ti ko se se o dabi okunrin ti o ko ile si ori ile lai ni ipele nigbati igbe omi bilu logan o si wo iwo ile na sipo eyi ni Jesu nje ki o da wa loju wipe bi abako ile igbagbo wa tabi esin Christiani wa ti ko ni ipele ti ko ni gbongbo ki o le seso ki o le pe lo titi wipe ni ojo idajo awon nkan won yi o je ohun ti a wo pale ti o si dabi eni wipe afina sun won iru esin Christiani be ti o gbode kan lojo oni ni opolopo ibi ti ati man josin o dabi labalaba eyi ni ni iru esin Christiani ti ko legun ti ko ni isan ti ko ni agbara labalaba le farahan bi ohun ti o rewa nigbati o ba nfo kaakiri sugbon nigbati owo omode tin sere ti o ba te o je ohun alai lagbara ati alai wolo ko ni ipa lati sa ko ni ipa lati daabo bo ara re ko ni ipa lati gbe ara re ro be ni esin Christiani ti ko ni eko ninu o dabi Christiani ti ko lagbara ti ko legun ti ko ni isan tabi ti ko ni awon ohun ti o le pese wa sile fun orun rere awon iwaasu ti a si ma gbo ni opolopo ibi ti a ti ma nlo o je awon iwaasu ti ko le gbeniro ti ko le mule lokan le ti ko le dari wa sibi a o ti mo Kristi gege bi olugbala wa ati gege bi idakoro wa ati gege bi eni ti yo le se ategun fun wa lati aye lo si orun opolopo awon ti a si ma nri ni ibi gbogbo won yi won dabi awon ti a nfi afefe eko keko gba kaakiri sugbon eyi ni o fi ye fun wa lati gbaro ohun ti esin Christiani ti o duro le lori awo ikoko meta ninu oro ti a o so fun wa ikini ipele esin Christiani toto ipele esin Christiani toto ikeji itan esin Christiani toto iketa ipenija lati pa esin Christiani toto mo ipenija lati pa esin Christiani toto mo ikini ipele esin Christiani toto bi abawo peteru kini ori keji ese kefa peteru kini ori keji ese ikefa an so fun wa ohun ti o je tabi eni ti o je ipele Christiani toto ninu peteru yi peteru kini ori keji ese kefa nitori o nbe ninu iwe mimo pe kiyesi mo fi pataki òkúta, igun ilé, àṣàyàn, iyebíye lélẹ̀ ní Sioni. Ẹni tí ó bá sì gbà á gbọ́, ojú kì yóò tì í. A ń sọ fún wa níhìn-ín wípé Kristi ni ìpìlẹ̀. Ó ní pàtàkì òkúta igun ilé. Bí a bá fẹ́ kọ́lé, bí a kò bá mọ pàtàkì igun ilé, a kò ní lè kọ́ ilé yìí kí ó dára tàbí kí ó jọjú. Àwọn ará Júù, bí wọ́n bá fẹ́ kọ́lé ní ìgbà tí wọ́n, wọ́n a mú pàtàkì òkúta igun ilé, wọ́n a kọ́kọ́ fi lélẹ̀. Èyí ni ó máa tọpasẹ̀ wọn láti mọ bí wọ́n ó ṣe máa gbé àwọn òkúta tàbí bíríkì tí ó bá kù lé ibi tí ó yẹ kí ó wà. Bẹ́ẹ̀ náà ni Kristi jẹ́. Bí a bá fẹ́ ṣe ìsìn Kristẹni tòótọ́, bí a bá fẹ́ ṣe tí ó jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa, a ní láti fi ìpìlẹ̀ Kristi, a ní láti fi lélẹ̀, nítorí pé ó ní ìpìlẹ̀ kan ṣoṣo tí ó jẹ́ òtítọ́ nínú Kọ́rìntì kínní orí kẹta. Kọ́rìntì kínní orí kẹta ẹsẹ̀ ìkọkànlá. Nítorí ìpìlẹ̀ mìíràn lẹ́nikẹ́ni kò lè fi lélẹ̀ ju èyí tí a ti fi lélẹ̀ lọ, tí í ṣe Jésù Kristi. Ìpìlẹ̀ yìí ni ìpìlẹ̀ tí ó dájú. Bí a bá rí ẹni tí ó fẹ́ kọ́ ilé, tí kò fẹ́ kí ìjì kí ó wo ilé yìí palẹ̀, ó dájú wípé ó ní láti kọ́kọ́ ṣe ìpìlẹ̀. Nítorí pé bí kì bá ṣe bẹ́ẹ̀, ilé tí ó bá kọ́ kì yóò jẹ́ ilé tí ó lè dúró pẹ́ lọ títí. Nítorí bẹ́ẹ̀, bí a bá fẹ́ sin Ọlọ́run ní tòótọ́, ó yẹ kí a mọ̀ wípé Kristi ni ìpìlẹ̀ kan ṣoṣo yìí tí a lè fi lélẹ̀. Ó ń sin ní ìpìlẹ̀ tòótọ́. A tún pe Kristi ní gbòǹgbò, gbòǹgbò igi. Èyí ni a fi Kristẹni wé igi tí ó ní ewé, tàbí tí ó ní ẹ̀ka, tàbí tí ó ní àwọn èso púpọ̀. Ṣùgbọ́n kí a rántí wípé gbòǹgbò ni ó gbé igi yìí ró. Nínú Róòmù orí kọkànlá, Róòmù orí kọkànlá ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ǹjẹ́ bí àkọ́so bá mọ́, bẹ́ẹ̀ ni àkópọ̀. Bí gbòǹgbò bá sì mọ́, bẹ́ẹ̀ sì ni àwọn ẹ̀ka rẹ̀ náà. À ń fi Jésù Kristi wé gbòǹgbò níhìn-ín, wípé bí a bá rí i dájú wípé a gba Jésù gẹ́gẹ́ bí gbòǹgbò igi, àwa tí a jẹ́ ẹ̀ka lára igi náà, àwa pàápàá a ó lè gba oore ọ̀fẹ́ lọ́dọ̀ rẹ̀. Bí òun bá mọ́, a mọ̀ wípé ó mọ́, a mọ̀ wípé ó jẹ́ olóòótọ́, a mọ̀ wípé ó jẹ́ ẹni rere, a mọ̀ wípé ó jẹ́ olùgbàlà, ó jẹ́ aláìlẹ́sẹ̀. Bí òun pàápàá bá mọ́, yóò fi oore ọ̀fẹ́ rẹ̀ jẹ́ kí a jẹ́ mímọ́ pẹ̀lú. Nínú Éfésù orí karùn-ún ẹsẹ̀ ìkẹtàlélógún. Éfésù orí karùn-ún ẹsẹ̀ ìkẹtàlélógún. Nítorí pé ọkọ ní ṣe orí aya, gẹ́gẹ́ bí Kristi ti ṣe orí ìjọ ènìyàn rẹ̀, ó ń sin ní olùgbàlà ara. Níhìn-ín ni a fi Jésù wé ọkọ, nítorí wípé òun ní ṣe orí. Òun ló máa ń darí, òun ló máa ń kọ́ni, òun ló máa ń tọ́ni sọ́nà. Nítorí bẹ́ẹ̀, nínú ìjọ, ó yẹ kí a mọ̀ wípé Jésù Kristi ni adarí. Ó ní olùtọ́ni sọ́nà, òun sì ní agbára tí ń gbéni ró. Bíbélì tún sọ fún wa wípé òun ní olùgbàlà àti olùṣọ́ àgùntàn rere. Nínú Jòhánù orí kẹwàá, Jòhánù orí kẹwàá ẹsẹ̀ ìkọkànlá, èmi ní olùṣọ́ àgùntàn rere. Olùṣọ́ àgùntàn rere fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ nítorí àwọn àgùntàn. Àwọn ẹsẹ̀ Ọlọ́run tí a kà yìí, ó mú dá wa lójú wípé ìpìlẹ̀ ẹ̀sìn Kristẹni tòótọ́ ni Kristi. Wípé Kristi ni òkúta igun ilé. Pé Kristi ni ìpìlẹ̀ kan ṣoṣo tí ó jẹ́ òtítọ́. Wípé Kristi ni gbòǹgbò igi tí igi tí a fi wé Kristẹni. Wípé òní orí àti agbára ti ń gbéni ró. Òun sì ni olùdarí fún ìjọ. Ó ní olùgbàlà àti olùṣọ́ àgùntàn. Ó ní olùfúnni ní ìyè. Nítorí bẹ́ẹ̀, bí Kristẹni, bí ìjọ, tàbí bí ẹnikẹ́ni bá fẹ́ ní ìyè, a ní láti mọ̀ wípé Kristi gan-an ó ní olùgbàlà ati olufuni ni iye. Lai sire, akpejo kwa owa, yo je isin lasan, tiko ni iye ninu. Yo je isin lasan, tiko ni agbara olonu. Yo da bi awon oku ti won kwa ara won jo, ti won dro de idajo olonu ti o banileru lojo ikehin. Awon ti aso won yi nipa Jesu Kristi, o ye ki agba won ro, o ye ki a ronule won lori, o ye ki a mo wepe bi e ba wa si lesin, wepe Jesu Kristi ni okota yebiye, o ni ipele fun ise ise wa, o ni ipele fun igbese aye wa, o ni ipele fun gbogbo ijo patapata lapapo. Ye ki a koko wo gege bi oni wasu. Bi oni wasu ban dari awon eniyan si odo ara re. Bi o ba n soro bi eni wipe oni olutoni sona. Bi oni wasu ba n fi ara re fun awon eniyan gege bi eni ti o je olugbala won. Iru ile isin be a o ri wipe won ko ni le duro lori eko ti o ye koro ninu bibeli tabi bi awon adari ninu ijo, bi awon osise ninu ijo, bi won ba n fi ara won han gege bi awon ti yo mo awon eniyan lo sorun. Gege bi awon ti yo le se ase pe ni igbese aye awon eniyan, o daju wipe iru awon osise be won je asini lona, nitori wipe okota iyebiye, okota igun ile, ati ipile ti o daju ti se otito oni Jesu Kristi. Bi awa ti an wasu, bi awa ti an koni, bi awa ti an se ojuse ninu ijo, bi abe fe je otito si olooto si ohun ti Olorun fi pe wa, o ye ki a mo wipe a ni lati ma toka awon eniyan si Jesu Kristi. Awa ti an wasu, awa ti an koni, o ye ki o ye wa wipe a ni lati ma fi han ni igba gbogbo wipe Jesu Kristi o ni olugbala. Nitori wipe bi awon eniyan ba n wa si inu ijo, bi a ba n soro Olorun fun won lai fi Jesu Kristi han won gege bi olugbala, a dabi eni ti o n gbiyanju lati ko ile ṣugbọn ti o dabi eni wipe a ko fi ipele lele, a dabi eni ti o n sise ṣugbọn ti a ko mo wipe a ni lati fi igun ile lele ki a to ma ba ise lo. Nitori be awon ti o n wa sinu ijo, ohun ti a kọkọ lati ma so fun ni wipe won ni lati ni igbala, won ni lati ko ise won sile, won ni lati gba Jesu Kristi gbọ gege bi oluwa ati olugbala won. Bi awa ti a n wasu, awa ti a n koni ninu wiwa inu iwe mimo, bi a ba n fira wa han gege bi eni ti n toni sona, bi a ba n fira wa han gege bi imole ti a ko si fi won mo Jesu Kristi ti o je imole aye ti n toni sona, imole ti n fi ona han wa, gege bi eni ti o je imole ti o le mu wa lo si odo baba, bi a ko ba fi Kristi lele gege bi imole oluso agutan ati olugbala ati eni ti n dari wa sodo baba, o je wipe a n si awon eniyan naa lona. Bi a ko ba fi Kristi lele gege bi olufuni liye, bi a ko ba ko awon eniyan Olorun ni eko ti o ye koro wipe Jesu Kristi nikan soso le o le fun oku okan wa niye, o je wipe a ko to won sona daradara. A n so nipa awa ti a n wasu, tabi awa ti a n koni, tabi awa ti a n se ojuse kan abi ojuse miran ninu ijo. Je ki a so nipa ti awa ti a n wa sinu ile isin, awa ti a n josin, awa ti a so wipe a je omo ijo dipalai. O ye ki o ye wa wipe okota igun ile, ipele ti o daju, ati gbongbo ti n gbe niro, ati ori ati agbara isin, ati agbara ijo, olugbala ati oluso agutan, olufuni niye ni Jesu Kristi je. Awon elomiran bi won ba wa si ile isin, won a gbiyanju lati mo awon eniyan ti o wa ni ile isin, won a gbiyanju lati mo awon adari ti o wa ni ile isin, won a gbiyanju lati mo awon nkan miran ti o wa ni ile isin, bi ati woso, bi ati korin, bi ati gbadura, bi ati se opolopo nkan, sugbon won ko mo Jesu gege bi olowa ati olugbala won. O dabi eni ti n ko ile lai fi ipele lele, eni ti n wa si ile isin ṣugbọn ti ko kọkọ yanju ati ni igbala ati jẹwọ ẹsẹ ki o si kọ silẹ, ati gba Jesu gege bi oluwa ati olugbala rẹ, ati ni Jesu oludande ni igbesi aye rẹ. Eni ti n wa si ile isin ṣugbọn ti ko mọ Jesu gege bi eni ti o fi ara rẹ rubọ fun wa ki a ba le ko ẹsẹ wa lọ, o jẹ eni ti n ko ile lai ni ipele. nitori be o ye ki a mo wi pe ohun akoko lati se oni ki a mo Jesu a le mori ko bi a ko ba mo Jesu a o ti ni igbala a le ma sowo bi a ko ba mo Jesu a ko ni igbala a le mo bibeli ka bi a ko ba mo Jesu a ko ni igbala o ti le sese ki a mo awon die ninu awon eko oro Olorun bi a ko ba mo Jesu a ko ni igbala o da bi eni tin ko ile lai koko fi ipele ile lele nitori be ohun ti o se pataki ti o se dandan fun olukuluko wa ni pe bi a ti nwa bi a ti n gbo oro Olorun ki a koko ri wi pe a mo Jesu gege bi Oluwa ati olugbala wa ani lati gbe Jesu soke gege bi odo agutan Olorun ti o ko ese aye lo wo Johanu ori kini Johanu ori kini ese ikokandinlogbon ni ijo keji Johanu ri Jesu nbo wa sodo re o wi pe wo odo agutan Olorun eni ti o ko ese aye lo eyi ni ohun akoko ti Jesu ni lati se ni igbese aye wa eyi ni ohun akoko ti a ni lati mo Jesu Kristi fun ni igbese aye wa bi o ba je olooto o mo wi pe ninu esele abi o ninu esele asi loyun re bi o ba je olooto o mo wi pe ese re po to be ti a ko le ka won ni iye bi o ba je olooto o mo wi pe emi Olorun da olebi ninu okan re wi pe o je elese nipa oro enu re nipa ise owo re nipa awon nkan ti o ma nso tabi ti o ma nse o mo wi pe o je elese asi so fun awe pe elese ko le ri ogo Olowa ko le ri oju Olowa wi pe bi awon ese yi ba wa sibe ti o ko ni idariji ti o ko ni igbala ko se se fun o lati ba Olorun gbe ni aye raye nitori be ohun ti o se ohun ti o se pataki ohun ti o je ohun akoko aigbodo ma se ni wi pe ki o mo Jesu gege bi eni ti o dariji o gege bi eni ti o ra o pada gege bi eni ti o ko ese re lo gege bi eni ti o ti mo awon ese won jina rere si o ti a ko ni ranti won nipa re mo nitori be o ye ki a tejumo Jesu ki a mo wi pe ohun ni eni ti o je olugbala ati olurapada wa o ye ki a ma je ko ye wa nigba gbogbo wi pe Olorun deniyan ni Jesu Kristi o ti wa pelu Olorun baba lati atete ko se lati aye baye lati aye raye sugbon o wa o deniyan nitori ti wa o gbe ago eniyan wo o si wa je olurapada fun wa o ye ki a mo wi pe nipa irubo re ati nipa ilaja ti o se laarin eniyan ati Olorun ni a fi le ba Olorun laja o ye ki a tenu mo wi pe iku Jesu Kristi oni o gba iya wa je oni o gba iko wa ku oni o sise irubo ti o je etewo gba fun wa ati wi pe nipa iku re yi lori igi agbelebo ati eje re yebiye ti o ta sile fun wa ni a fi le da wa lare nipa igbagbo ninu re bi a ko ba mo nkan won yi o je wi pe ile ise ti a n wa a ko ti fi ipele lele bi a ko ba mo nkan won yi o je wi pe ise ti a n sin ko ni gbongbo ko si ni itakun ti o le gbe waro ni ojo ikeyin gbogbo wa ni ese ti parun ni ese ti ba aye re je sugbon nigba ti Kristi wa ti o ku fun wa eyi ni o fi se ona ati eto lati ra wa pada nigba ti a ba ronu pada ti a si gbagbo ninu Jesu Kristi ki se be nikan a gbodo ma kede re lore kore wi pe Jesu Kristi ni olugbala kan soso ki a mo wi pe oni o wa lati gba wa kuro ninu ese wa nigba gbogbo ni o ye ki a ma so nitori kini nitori wi pe awon ti o n wa sinu ijo gege bi eni ti o wa ni akoko o ye ki won ki o mo wi pe ani lati gba wa la kuro ninu ese wa ninu Matthew ori kini ese kokanlelogun Matthew ori kini ese kokanlelogun yo si bi omokunrin kan Jesu ni iwo pe oruko re nitori oni yo gba awon eniyan re la kuro ninu ese won igba gbogbo lo ye ki a ma kede eyi lo ye ki a ma so leti awon ti o n wa sinu ijo wi pe ani lati ni igbala ani lati gba kuro ninu ese wa ani lati ni idariji lodo Olorun ani lati le gbe igbesi aye ti o bori ese o ye ki a si tun ma kede re ni igba gbogbo wi pe Jesu ni eni tin so ni di mimo wipe nipa eje re ti atasile wipe nipa iku ti o ku fun wa bi abagbadura igba yi ni a ri wipe yo mu gbongbo ese ti o wa ni igbese aye wa ninu okan wa yo mu kuro yo so wa di mimo iru adamu ti o wa ninu okan wa yo fa tu yo yo won kuro patapata a o se ri wipe ife pipe ati okan ti o nsin olorun pelu okan pepe yo wa sinu aye wa nigba na ninu heberu ori ketala ese kejila nitori na pelu jesu pelu ki o le fi eje re so awon eniyan di mimo ojiya leyin ibode nitori na jesu pelu ki o le fi eje ara re so awon eniyan di mimo ojiya leyin ibode awon elomiran ma ro wepe bi abanwa si ilesin nigba gbogbo wepe eyi to lati so wa di mimo wepe bi aban ka bibeli nigba gbogbo wepe die die a o ma so wa di mimo awon elomiran ro wepe bi aban se ojuse ninu ijo wepe nigba ti o ba ya a o so wa di mimo rara o ye ki a mo wepe Jesu Kristi ni o ta jere sile oni oko fun wa oni ojiya fun wa ki a ba le so wa di mimo nipa iku ti o ku fun wa bi o ba ti ni igbala ti o ti je wose ti o ti ko sile ti a ti so aye re di otun ti o ti je eni otun ni waju olorun o ye ki o tun lo ba olorun we pe ki o so di mimo ki o mu gbongbo ese ti o wa ni igbese aye re ninu okan re ki o fa tu ki o yo kuro eda adamu eda abinibi ti o wa ninu re wi pe ki o yo won kuro bi o ba se be o daju wi pe yo so di mimo bi o ba fara re robo bi o ba gbe gbogbo ohun ti o wa ni igbese aye re si waju oluwa wi pe ti oluwa ni wo ma je okan re aye re gbogbo ti o wa layika re ti o le toka si pe o je ti re wi pe fun ogo oluwa ni o ma lo won bi o ba si gbagbo ninu Jesu Kristi ti o ku lati so di mimo o daju wi pe yo so di mimo ki se be nikan o ni eni ti baptisi wa ninu emi mimo eni ti o fi agbara emi olorun kun wa nitori ninu Matthew ori keta le ati ka ti Johanu ti o fi ye awon eniyan we pe nitooto ninu Matthew ori keta ese ikokanla o wi pe nitooto li emi fi omi baptisi yin fun ironu po ada sugbon enikan ti o poju mi lo eyi n toka si Jesu Kristi nbo leyin mi bata eni ti emi ko to gbe oni o fi emi mimo ati ina baptisi yin o ye ki a mo we pe gere ti a ba ti ni igbala o ti o ye ki a ma gbadura fun o ti o ye ki a ma lepa ni wo pe ki a lakaka ki a gbadura ki a se ohun ti o ye ki a se ni waju oluwa ki a duro ni waju oluwa lati so wa di mimo bi a ba ti ni iso di mimo o ye ki a tun lakaka ki a gbadura ki a se ohun gbogbo ti o ye ti olorun pa lase fun wa ki a ba le ni agbara emi olorun o ni ireti wa ni akoko iku bi a ba n so nipa iku elese ti ko ti mo olorun a ma beru o si ye ki o beru nitori pe bi o ba ku ninu ese re o daju wi pe idajo ibinu olorun yo ba le lori yo si jiya titi aye raye nitori be o ye ki eru ki o ba alaigbagbo ki o ba elese nitori pe ko ni idakoro ko ni ireti bi iku ba de sugbon bi o ba ti gba Jesu Kristi gbo o ye ki o mo wi pe Jesu Kristi o ni ireti wa ni akoko iku ki se be nikan o ni ilekun kan soso ti o lo si orun ti a se sile lati dari wa si orun o si ni alagbawe nla ni waju onidajo ododo bi o ba di ojo ikeyin nigbati ojo idajo ba de bi a ko ba ni Jesu o daju wi pe a o da wa lejo a o si ran wa lo si ibi ti awon ti ko ni Jesu ti won o wa ti ti aye raye ninu ipayin keke ati ninu ise ati ninu idaniloro sugbon bi a ba ni Jesu a ti mo wi pe oni olugbala wa oni alagbawe wa oni eni ti o ti fun wa ni ore ofe lati gbe igbesi aye ti o yato si eyi ti a n gbe tele tele je ki o ye wi pe eko yi ti o n so nipa Jesu gege bi olugbala gege bi eni ti n so ni di mimo gege bi eni ti n batisi wa ninu emi mimo gege bi ireti wa ni akoko iko gege bi ilekun kan soso ti o wa lati topa wa si orun ati gege bi alagbawe nla ni waju onidajo ododo won je eko ti o se pataki ti o je pe bi akoba wa so re be bi akoba fi koni ni igba gbogbo iru ijo be iru esin be o je esin ti ko ni idakoro ti ko ni gbongbo ti ko ni ipile je ke awo ikeji itan esin kristeni tooto lati atete ko se ti jesu fun ara re ti o ti fun wa ni esin kristeni yi ti o si ti je ki o ye wa wi pe nipa eje re ni kan soso ni a le fi ni idande lati igba yi gan ni ati topinpin ti a si je ki o da wa loju wi pe jesu kristi ni olugbala eko yi ni o je idakoro fun gbogbo ijo lati akoko na titi di akoko yi je ki a wo Matthew ori 14 ese 12 emi si we fun o pelu pe iwo ni peteru ori apata yi lemi o ko ijo mi le enu ona ipo oku ki o si le bori re Jesu nje ki o da awon omo ihin re loju wi pe oun ni okota iyebiye oun ni ipile oun ni apata ti a o ko ijo le lori ati wi pe bi a ba ko ijo le Jesu Kristi lori gege bi ipile gege bi olugbala gege bi eni tin dani ni ide gege bi eni tin mu wa wa si odo Olorun wi pe awon ipo oko tabi awon emi kemi ati esupa apa pelu won won ki o le bori ijo lati ibere pepe ni esin kristeni to to ti fi gbongbo mule lori ipile ihin rere ti ko labola to be ti o fi je pe gbogbo awon iranse satani ati awon iranse orun apadi won ko le segun re akoko yo kuna fun wa lati je kin le so fun o awon inu ni bi ni ti o dide si ijo lati atete kose ati lati opolopo odun sugbon ti o je wi pe bi o tile je pe ijo akoko ki se ijo ti o lowo ijo ti o ni awon gbajumo tabi ijo ti o ni awon dukia ijo ti o ni ohun ini tabi ile sugbon sibe sibe nitori pe Jesu Kristi ni o je ipile nitori pe Jesu Kristi ni o je apata nitori be awon inu ni bi ni ti a se si ijo won ko le ba ijo je tabi ki won ki o da ijo ru tabi ki won ki o pa ijo run patapata sibe sibe gege bi ati nse nu ni bi ni won yi gege be ni ijo lagbara si gbogbo akojopo itan itesiwaju ati ikede irere ni igba awon aposteli titi di akoko yi won je ki o ye wa wi pe iwaasu Jesu Kristi gege bi olugbala ki se jo ki se gege bi olukoni ni kan soso tabi bi woli tabi bi oniwa rere tabi bi eni nla kan tabi aperere kan lasan ki se yi ni o je ki ijo ki o lagbara ti o si je ki o gbero sugbon iwaasu Jesu Kristi gege bi olugbala gege bi eni ti o nse asekagba igbala wa ti a fi ni idariji ese iwaasu yi gan ni o je ki ijo ki o lagbara o si ye ki o ye wa wi pe ohun yi kan na lo ye ki a ma tenumo titi di oni ki a si ma toka awon eniyan ti wa sihin si Jesu Kristi olugbala ati oludande wa ninu Korinti kini ori keta ese ikokanla ki a tun wo lekan si nitori ipile miran ni enikan ko le fi lele ju eyi ti a ti fi lele lo ti se Jesu Kristi ipile miran li enikan ko le fi lele ju eyi ti a ti fi lele lo ti se Jesu Kristi o ye ki o ye wa wi pe ipile yi kan soso ni o le gbe wa ro isegun ti esin Christianity ni o je ohun ti a ni nipa ilana ti a fi le wa lowo lati inu bibeli nitori wi pe ilana yi ni o fi Jesu han gege bi eni ti a ko ile igbagbo wa le lori bi awa pelu bi abamo nkan wonyi yo je ki esin wa ki o je ohun ti o je etewogba ni waju Olowa ki o si je pe awa paapa a o je eni ti o je etewogba ni waju Olowa ki a mo wi pe awon eko ihin rere ti o gbe Jesu kale gege bi oluso agutan ati gege bi olugbala awon oni awon wonyi ni o wulo fun wa lati je ki ijo ki o duro ni waju Olorun bi o ba je pe oludasile ijo le an fi han awon eniyan bi o ba je pe oluso agutan eleran ara le an fi han awon eniyan bi o ba je pe awon oluko le an fi han awon eniyan bi o ba je pe awon eniyan kan ti a ka si pataki ninu ijo le an fi han awon eniyan ijo be ki o le duro ijo be ki o le fun awon eniyan wonyi ni ohun ti o se koko lati le dari won si odo Olorun lati le ni igbala nitori be o ye ki a mo we pe ohun ti a ko ninu itan Kristeni ni wepe lati ibere ni won ti fi ontete oro yi wepe Jesu Kristi nikan ni wo ma soro re gege bi olugbala ati olufuni ni iye apere yi ni o ye ki a wa pelu ki o tele ye ki a wo Heberu ori keji ese keta Heberu ori keji ese keta awon ti se la bi awa ko ba nani iru igbala nla bi eyi ti atete ko bere si so lati odo Olowa ti a se fi mule fun wa lati odo awon eni ti o gbo oni awa o ti se la awa o ti se bo ninu idajo Olorun awa o ti se bo ninu ijiya ayeraye bi aba bi a ko ba nani igbala nla bi iru eyi nitori be o ye ki o je ohun ti a nso ni igba gbogbo fun awon ti o wa si inu ijo we pe won ni lati gbadura titi won o fere we pe ati gba okan won la ati dari ese won ji won ati yi igbesi aye won pada si rere nipa igbagbo ninu Jesu Kristi nikan soso ninu Peteru keji ori keta ese keji ki eyin ki o le ma ranti oro ti ati enu awon woli mi mo so saju ati ofin Oluwa ati olugbala wa lati odo awon apostle yin we pe eko yi ti awon apostle fi lele ti won je ki o da wa loju we pe Jesu Kristi ni olugbala oni eni ti so ni di mimo oni eni ti fi agbara emi mo kuni oni ireti wa ni akoko iku o si ni idakoro wa o ni alagbawe wa ni waju Olorun o ni ki a ma ranti awon eko yi nitori pe eyi ni yo je idakoro wa ni akoko iku ikoni ti o ye koro nipa Kristi ni o nfuni ni igbagbo lati le dojuko iku nigbati iku ba de eyi ni yo je ki a ma rin irin ajo wa nigbati irin ajo ba nlo sopin gege bi eni ti nri ohun ti a ko ri ti se ti ayeraye eko Kristi gege bi onilaja laarin awa ati Olorun gege bi aropo wa ti o gba iya wa je ti o si ku fun wa gege bi eni ti sipe fun wa ati gege bi olurapada wa eni ti o ku fun ese wa ti o si jidide fun idalare wa eko yi ni o le fun wa ni igboya lati dojuko iku nigbati akoko yi ba to eyi ni o je ki a so wi pe iku oro re da Isa oku isegun reda nitori be je ki oye owe pe bi o ba ni Jesu gege bi Olowa ati olugbala re nigba na ni o le ni idakoro ni esin Kristeni ti o sinsin yo je itewogba ni waju Olowa ki se eyi nikan a npe wa nija we pe ani lati pa esin Kristeni yi ani lati pamo ni toto titi a o fi ri Olowa je ki a wo epistle ti Juda si eniyan gbogbo epistle ti Juda si eniyan gbogbo ese keta olufe nigbati mo fi aisimi gbogbo kowe si yin ni ti igbala ti se ti gbogbo eniyan ko gbodo sai ma kowe si yin ki n se gba yin ni iyanju lati ma ja gidi gidi fun igbagbo ti afile awon eniyan mimo lowo le kan soso eyi ni ipenija ti bibeli nfun wa we pe ki a ma ja gidi gidi fun igbagbo ti afile awon eniyan mimo lowo le kan soso ki a ma je ki awon ti won wa su ìwásù èké tàbí ẹ̀kọ́ èké kí wọ́n kí ó fi afẹ́fẹ́ ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ gbá wa káàkiri. Kristi àti àwọn apọ́stẹ́lì rẹ̀ wọ́n ti sọ tẹ́lẹ̀ ṣáájú wípé ní ìgbà ìkẹyìn àwọn ẹlẹ́kọ́ èké yóò pọ̀, àwọn wòlíì èké yóò pọ̀, àwọn kristi èké pàápàá wọn yóò pọ̀ jọjọ, wípé yóò sì rọrùn fún àwọn ènìyàn láti ṣípò padà àti láti kúrò nínú ẹ̀kọ́ tí ó yè kooro àti láti lọ sí ibi ẹ̀tàn. Nítorí bẹ́ẹ̀, má ṣe jẹ́ kí àwọn ẹ̀gàn aládùúgbò rẹ, má ṣe jẹ́ kí ẹlẹ́yà tí àwọn ará ayé tí wọ́n ń fi ọ́ ṣe, nítorí wípé o jẹ́ ẹni tí ń sin Ọlọ́run nípasẹ̀ ìgbàgbọ́ nínú Jésù Kristi, tàbí ìyọṣòtí sí tí àwọn aláriwí sí àwọn apẹ̀yìndà tí wọ́n yọṣòtí sí ọ, má ṣe jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó dá ọ padà, má ṣe jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó mú ọ gbọ̀jẹ̀gẹ́ tàbí kí ó mọ kúrò lórí ìpìlẹ̀ tí a ti fi lélẹ̀ fún ọ, èyí tí ṣe Jésù Kristi. Jẹ́ kí ó yé ọ wípé gbogbo àwọn ọ̀rọ̀ Ọlọ́run tí o ti gbọ́ nípa Jésù, nípa wípé a ní láti ní ìgbàlà, wípé o jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó dúró nínú ọkàn rẹ, o sì sinmi lé wọn, o sì dúró tì wọ́n, o sì ń ṣe àìsinmi láti rí i wípé o jẹ́ ẹni tí a ti gba ọkàn rẹ̀ là nípa ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristi. Wo Hebrew orí kẹrin ẹsẹ ìkíní. Nítorí náà, ẹ jẹ́ kí a bẹ̀rù bí a ti fi ìlérí àti wọ inú ìsinmi rẹ̀ sílẹ̀ fún wa, kí ẹnikẹ́ni nínú yín kí ó má ba dàbí ẹni pé ó kùnà rẹ̀. Bí a bá kúrò lórí ìpìlẹ̀, bí a bá kúrò nínú ẹ̀kọ́ bíbélì, bí a bá kúrò lórí ẹ̀kọ́ tí ó sọ fún wa nípa Jésù gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí ẹni tí ń sọni di mímọ́, gẹ́gẹ́ bí ẹni tí ń fi agbára ẹ̀mí mọ́kúnni, gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ olùṣọ́ àgùntàn wa, olùṣọ́ àgùntàn rere, àti gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ ìpìlẹ̀ ẹ̀kọ́ Kristi àtàbí ẹ̀kọ́ ìhìn rere, bí a bá kúrò lórí nǹkan wọ̀nyí, a kò ní lè dé ìjọba ọ̀run, a kò ní lè rí Ọlọ́run ní ìkẹyìn. Nítorí bẹ́ẹ̀, ẹ jẹ́ kí a bẹ̀rù, kí a rí wípé bí a ti fún wa ní ìlérí àti wọ inú ìsinmi rẹ̀, wípé ẹnikẹ́ni nínú wa kò pàdánù iyì àìnípẹ̀kun àti àǹfààní láti bá Jésù jọba ní ìkẹyìn. Ẹ jẹ́ kí a dìde dúró, kí a gbàdúrà, kí a sọ fún Ọlọ́run wípé èyí tí a ti fi lé wa lọ́wọ́ gẹ́gẹ́ bí Jésù olùgbàlà, èyí tí a ti fi lé wa lọ́wọ́ Jésù ẹni tí sọ ní di mímọ́, èyí tí a ti fi lé wa lọ́wọ́ Jésù Kristi ẹni tí yóò fún wa ní agbára ẹ̀mí mímọ́ àti ẹni tí ó ń darí wa, tí ó jẹ́ ilẹ̀kùn sí ayérayé sí ọ̀dọ̀ Ọlọ́run, wípé a ó dì í mú ṣinṣin títí di ọjọ́ ìkẹyìn. A kò ní jẹ́ kí ẹnikẹ́ni kí ó fi ẹ̀kọ́ èké kí ó fi tàn wá jẹ, tàbí kí ó fi gbá wa kúrò lọ́dọ̀ Ọlọ́run. Dìde dúró, kí o díjú rẹ, kí o sì gbàdúrà sí Ọlọ́run, kí o rí wípé o pa ìgbàgbọ́ tòótọ́ mọ́. Bí o kò bá tí ní ìgbàlà, èyí ni ohun àkọ́kọ́ tí o ní láti ṣe. O ní láti sọ fún Ọlọ́run wípé o fẹ́ ní ìgbàlà. Bí o kò bá tí ní ìsọdi mímọ́, ó yẹ kí o sọ fún Ọlọ́run bí o bá ní ìdánilójú pé o ti ní ìgbàlà, wípé o fẹ́ ní ìsọdi mímọ́ tí a fi fọ ọkàn rẹ mọ́, tí o sì funfun láúláú bí òjò dídì. Bí o bá sì mọ̀ wípé o ti ní agbára, o ti ní ìsọdi mímọ́, ó yẹ kí o gbàdúrà kí a lè fún ọ ní agbára ẹ̀mí mímọ́, kí o rí wípé ẹ̀kọ́ ìhìn rere tí a ti fi lé ọ lọ́wọ́ ó dì í mú títí a ó fi rí Jésù Olúwa àti Olùgbàlà wa.
0: Ìwé wòlíì Àìsáyà orí ìkẹrin. Àti ní ọjọ́ náà, obìnrin méje yóò dìmọ̀ ọkùnrin kan wípé, àwo jẹ oúnjẹ ara wa, àwo sì wọ aṣọ ara wa, kìkì pé jẹ́ kí a fi orúkọ rẹ pè wá láti mú ẹ̀gàn wa kúrò. Ní ọjọ́ náà ni ẹ̀ka Olúwa yóò ní ẹwà òun ògo, èso ilẹ̀ yóò sì ní ọlá, yóò sì dára fún àwọn tí ó sálà ní Ísírẹ́lì, yóò sì ṣe pé ẹni tí a fi sílẹ̀ ní Sioni

0: àti fún ibi ìsásí àti fún ààbò kúrò nínú ìjì àti kúrò nínú òjò.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú adúpẹ́ lọ́wọ́ yín wípé a tún wá síwájú yín nísinsìnyí láti gbọ́ gẹ́gẹ́ bí ọmọ ti máa gbọ́rọ̀ lẹ́nu bàbá. Ẹ bá wa sọ̀rọ̀, ẹ ṣe wa lójú, ẹ fún wa lókun láti jẹ́ kí a lè rìn ní ọ̀nà tí ó lọ sí ìjọba ọ̀run tààrà. Adúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a wo ìwé ìhìnrere ti Lúkù orí 13 láti ẹsẹ 14. Ẹnìkan sì bí i pé, Olúwa, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Lónìí mo fẹ́ bá ọ sọ̀rọ̀ lórí ìbéèrè tí ó da ọkàn láàmú. A rí ìbéèrè tí ẹni yìí béèrè níhìn-ín. Ó ń béèrè lọ́wọ́ Olúwa. Ó ní, Olúwa, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Àwọn ìbéèrè mìíràn wà tí ó jẹ́ wípé lọ́wọ́ Olúwa nìkan ṣoṣo lè a ti lè béèrè. Ó máa ń jẹ́ ohun tí ń ṣini lọ́nà nígbà tí a bá béèrè ìbéèrè mìíràn, ìbéèrè ti ẹ̀mí, ìbéèrè tó jẹ́ wípé kò sí ẹ̀dá kan tí ó lè fúnni ní ìdáhùn. Bí a bá béèrè irú ìbéèrè bẹ́ẹ̀ lọ́wọ́ ènìyàn ẹlẹ́ran ara bí tiwa, ó jẹ́ wípé a fẹ́ ṣe ara wa lọ́nà. Níhìn yìí, jẹ́ kí a wò ó dáradára. Bí oníbéèrè yìí bá béèrè lọ́wọ́ Pétérù tàbí lọ́wọ́ Jòhánù tàbí lọ́wọ́ àwọn Farisí tàbí lọ́wọ́ àwọn olórí àlùfáà tí wọ́n wà ní sinagogo tàbí tẹ́ḿpìlì, tí ó bi wọ́n pé, olórí àlùfáà sọ fún mi, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Tàbí tí ó wí pé, ọmọ Léfì sọ fún mi, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Tàbí tí ó wí pé, Pétérù tàbí Jòhánù, ṣé o lè sọ fún mi, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Bí wọ́n bá béèrè lọ́wọ́ irú àwọn ènìyàn bẹ́ẹ̀, ó ṣeéṣe kí àwọn ènìyàn ẹlẹ́ran ara kí wọn kí ó má lè fún wọn ní ìdáhùn tí ó pé ojú òṣùwọ̀n. Ṣùgbọ́n ẹni yìí, ó ní ọgbọ́n. Ó mọ̀ wípé ìbéèrè nípa ìgbàlà, ìbéèrè nípa ìjọba Ọlọ́run, ìbéèrè nípa ọ̀run rere, ọwọ́ Ọlọ́run, ọwọ́ ọmọ Ọlọ́run ni a ti lè béèrè. Èyí ni ó fi sọ wípé, Olúwa, jẹ́ kí n mọ̀, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Àwọn mìíràn nínú wa, a máa ń hùwà bí aláìlọ́gbọ́n. Àwọn mìíràn tún máa ń lọ sí ọ̀dọ̀ àwọn wòlíì èké, ènìyàn ẹlẹ́ran ara. Wọ́n a máa béèrè nípa ìgbàlà, wọ́n a máa béèrè nípa ọ̀run rere, wọ́n a máa béèrè nípa àwọn ohun àmúyẹ tí a lè ní kí a ba lè dé ọ̀run. Tàbí àwọn ẹlòmíràn a máa lọ béèrè lọ́wọ́ àwọn akóniṣìnà, àwọn ẹlẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́, àwọn tí ó jẹ́ pé àkà sórí Bíbélì ni wọ́n kà, wọn ò ní ẹ̀mí Ọlọ́run. Ẹni tí ò gba iṣẹ́ ìgbàlà orí igi àgbélébò tí ò gbàgbọ́, ẹni tí ò gba ìsọdi mímọ́ tí ò gbàgbọ́, ẹni tí ò gbàgbọ́ nípa ìfikúnni ẹ̀mí Ọlọ́run, báwo ni o ṣe lè lọ sí ọ̀dọ̀ irú ẹni bẹ́ẹ̀ kí o máa béèrè nípa ọ̀nà ìgbàlà? Tàbí ó ṣeéṣe a rí àwọn ẹlòmíràn, wọn a lọ máa béèrè ohun tí ó ṣe pàtàkì, ohun tí ó ṣe iyebíye báyìí, wọn a lọ máa béèrè lọ́wọ́ ẹni tí kò mọ Bíbélì. Àwọn ẹlòmíràn, wọn a gbé Bíbélì sílẹ̀, wọn a tún gbé ìwé mìíràn sílẹ̀, ìwé ẹ̀sìn mìíràn tí kò bá Bíbélì.

0: Ìwé wòlíì Àìsáyà, orí ìkarùn-ún. Ní ìsinsìnyí, èmi ó kọ orin sí olùfẹ́ ọ̀wọ́n mi, orin olùfẹ́ mi ọ̀wọ́n, ní ti ọgbà àjàrà rẹ̀. Olùfẹ́ ọ̀wọ́n mi ní ọgbà àjàrà lórí òkè Ẹlẹ́tù lójú, ó sì sọ ọgbà yí ká, ó sì ṣa òkúta kúrò nínú rẹ̀, ó sì gbin àyànfẹ́ àjàrà sí inú rẹ̀, ó sì kọ ilé ìṣọ́ sáàrin rẹ̀, ó sì ṣe ìfúntí sínú rẹ̀ pẹ̀lú, ó sì wò pé kí ó so èso, ṣùgbọ́n èso kíkan ni ó so. Ǹjẹ́ ní ìsinsìnyí, ẹ̀yin ará Jerusalemu àti ẹ̀yin ọkùnrin Júdà, èmi bẹ̀ yín, ṣe ìdájọ́ láàrin mi àti láàrin ọgbà àjàrà mi, kí ni àbá ṣe sí ọgbà àjàrà mi tí èmi kò tí ì ṣe nínú rẹ̀? Nígbà tí mo wo pé ìbá so èso, èé ṣe tí ó fi so èso kíkan? Ǹjẹ́ ní ìsinsìnyí, ẹ wáná, èmi ó sọ ohun tí èmi ó ṣe sí ọgbà àjàrà mi fún yín. Èmi ó mú ọgbà rẹ̀ kúrò, a ó sì jẹ ẹrun. Èmi ó wó ògiri rẹ̀ lu ilẹ̀, a ó sì tẹ̀ ẹ́ mọ́lẹ̀. Èmi ó sì sọ ọ́ di ahoro, a kì yóò tọ́ ẹ̀ka rẹ̀, bẹ́ẹ̀ ni a kì yóò wà á, ṣùgbọ́n ẹ̀wọ̀n àti ẹ̀gún ni yóò máa hù níbẹ̀. Èmi ó sì pàṣẹ fún àwọsánmọ̀ kí ó má rọ̀jò sórí rẹ̀, nítorí ọgbà àjàrà Olúwa àwọn ọmọ ogun ní ilé Ísírẹ́lì àti àwọn ọkùnrin Júdà ní igi gbígbìn tí ó wù ú. Ó retí ìdájọ́, ṣùgbọ́n kíyèsí ìnilára, ó sì retí òdodo, ṣùgbọ́n kíyèsí ìgbé. Ègbé ni fún àwọn tí ó ní ilé kún ilé, tí ó ń fi oko kún oko, títí ààyè kò fi sí mọ́, kí wọ́n ba lè nìkan wà lé àárín ilẹ̀ ayé. Lé etí mi ni Olúwa àwọn ọmọ ogun sọ pé, ní tòótọ́, ọ̀pọ̀ ilé ni yóò di ahoro, ilé ńlá àti dáradára láìsí olùgbé. Ní tòótọ́, ìwọ̀n akérí mẹ́wàá ọgbà àjàrà yóò mú òṣùwọ̀n bátì kan wá, àti òṣùwọ̀n irúgbìn homeri kan yóò mú òṣùwọ̀n éfà kan wá. Ègbé ni fún àwọn tí máa dìde ní kùtùkùtù, kí wọ́n lè máa lépa ọtí líle, tí wọ́n wà nínú rẹ̀ títí di alẹ́, títí ọtí wáìnì mú ara wọn gbóná, àti dùrù àti fíólì, tábrétì, fèrè àti ọtí wáìnì wà nínú àsè wọn. Ṣùgbọ́n wọn kò ka iṣẹ́ Olúwa sí, bẹ́ẹ̀ ni wọn kò ro iṣẹ́ ọwọ́ rẹ̀. Nítorí náà, àwọn ènìyàn mi lọ sí oko ẹrú, nítorí tí òye kò sí, àwọn ọlọ́lá wọn di rírù, àti ọ̀pọ̀lọpọ̀ wọn gbẹ fún òrùn gbẹ. Nítorí náà, ipò òkú ti fún ara rẹ̀ ní ààyè, ó sì la ẹnu rẹ̀ lé àìní ìwọ̀n, àti ògo wọn, àti ọ̀pọ̀lọpọ̀ wọn, àti ọ̀ṣọ́ wọn, àti àwọn ẹni tí ń yọ̀ yóò sọ̀kalẹ̀ sínú rẹ̀. Ènìyàn lásán ni a ó rẹ̀ sílẹ̀, àti ẹni alágbára ni a ó rẹ̀ sílẹ̀, ojú agbéraga ni a ó sì rẹ̀ sílẹ̀. Ṣùgbọ́n Olúwa àwọn ọmọ ogun ni a ó gbéga ní ìdájọ́, àti Ọlọ́run ẹni mímọ́ yóò jẹ́ mímọ́ nínú òdodo. Nígbà náà ni àwọn ọ̀dọ́ àgùntàn yóò máa jẹ gẹ́gẹ́ bí ìṣe wọn, àti ibi ahoro àwọn tí ó sanra ni àwọn àlejò yóò máa jẹ. Ègbé ni fún àwọn tí ń fi ohun asán fa ìwà búburú, àti àwọn tí ó dàbí ẹni pé ń fi okun kẹ̀kẹ́ fa ẹ̀ṣẹ̀. Àwọn tí ó wí pé jẹ́ kí ó yára, kí ó sì mú iṣẹ́ rẹ̀ yára, kí àwa kí ó lè rí, àti jẹ́ kí ìmọ̀ ẹni mímọ́ Ísírẹ́lì súnmọ́ ìhín, kí ó sì wá, kí àwa kí ó lè mọ̀ ọ́n. Ègbé ni fún àwọn tí ń pe ibi ní rere, àti rere ní ibi, tí ń fi òkùnkùn ṣe ìmọ́lẹ̀, àti ìmọ́lẹ̀ ṣe òkùnkùn, tí ń fi ìkorò pe adùn, àti adùn pe ìkorò. Ègbé ni fún àwọn tí wọ́n gbọ́n ní ojú ara wọn, tí wọ́n sì mọ òye ní ojú ara wọn. Ègbé ni fún àwọn tí ó ní ipá láti mú ọtí wáìnì, àti àwọn ọkùnrin alágbára láti ṣe àdàlù ọtí líle, àwọn ẹni tí ó dáre fún ẹni búburú nítorí èrè, tí wọ́n sì mú òdodo olódodo kúrò ní ọwọ́ rẹ̀. Nítorí náà, bí iná ti jó àkékù koríkorun, tí ọwọ́ iná sì jó ìyàngbò, bẹ́ẹ̀ ni egbò wọn yóò dàbí rírà, ìtànná wọn yóò sì gòkè bí ekoro, nítorí wọ́n ti ṣá òfin Olúwa àwọn ọmọ ogun tì, wọ́n sì ti gan ọ̀rọ̀ ẹni mímọ́ Ísírẹ́lì. Nítorí náà ni ìbínú Olúwa fi ràn sí ènìyàn rẹ̀, ó sì ti na ọwọ́ rẹ̀ sí wọn, ó sì ti lù wọ́n, àwọn òkè sì wárìrì, òkú wọn sì wà bí ìgbẹ́ ní àárín ìgboro. Ní gbogbo èyí, ìbínú rẹ̀ kò yí kúrò, ṣùgbọ́n ọwọ́ rẹ̀ ń nà jáde síbẹ̀, yóò sì gbé ọ̀págun sókè sí àwọn orílẹ̀-èdè tí ó jìnà, yóò sì kọ sí wọn láti òpin ilẹ̀ wá, sì kíyèsí, wọn ó yára wá kankan, kò sí ẹni tí yóò rẹ̀ tàbí tí yóò kọsẹ̀ nínú wọn, kò sí ẹni tí yóò tògbé tàbí tí yóò sùn, bẹ́ẹ̀ ni àmùrè ẹ̀gbẹ́ wọn kì yóò tú, bẹ́ẹ̀ ni okùn bàtà wọn kì yóò já. Àwọn ẹni tí ọfà wọn mú, tí gbogbo ọrun wọn sì kàn, a ó ka pátákò ẹsẹ̀ ẹṣin wọn sí òkúta akọ, àti kẹ̀kẹ́ wọn bí àjà, kíké wọn yóò dàbí ti kìnìún, wọn ó máa ké bí àwọn ọmọ kìnìún, ní tòótọ́ wọn ó máa ké, wọn ó sì di ohun ọdẹ náà mú, wọn a sì gbé e lọ lé àìléwu, kò sí ẹnìkan tí yóò gbà á, àti ilé ọjọ́ náà wọn ó kó sí wọn bí híhó òkun. Bí ẹnìkan bá sì wo ilẹ̀ náà, kíyèsí òkùnkùn àti ìpọ́njú, ìmọ́lẹ̀ sì di òkùnkùn nínú àwọsánmọ̀ dúdú rẹ̀.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Eje ki agbadura Baba wa ti Olorun wa adupe lopolopo we pe awa se waju yin nisisin yi ki abale je onje mi eti muni dagba eti funi lagbara ki abale ni agbara ati okun lati doju ija ko ese isu ati aye ati we pe ki abale ja ajasegun ni irin ajo wa si ilu orun rere bi ati wa loni a n gbadura we pe e o ko wa lati inu oro yin e o si fun wa ni okun ati agbara ore ofe ati iye nitooto ki abale gbe igbesi aye eti o je itewogba ni waju yin adupe pe ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa loni eko wa wa ninu Kolose ori keta ese ikerin dilogun ati ese iketa dini ogun Kolose ori keta lati ese ikerin dilogun eje ki oro Kristi ma gbe inu yin le opolopo ninu ogbon gbogbo ki e ma ko ke si ma gba ara yin ni iyanju ninu Samu ati orin yin ati orin emi e ma fi ore ofe korin le okan yin si Olowa onkohun ti eyin ba si nse le oro tabi ni ise e ma se gbogbo won le oruko Jesu Olowa e ma fi ope fun Olorun Baba nipase re gbogbo iwe epistle ti Paulu ati ti awon apostoli iyoku ni won kun fun eko ati itoni lori bi a se le gbe igbesi aye onigbagbo awon apostoli ati iranse Olorun ninu ijo ti majemu titun ni won mo we pe a gbe won dide fun ase pe awon eniyan mimo fun ifesemule ati idagbasoke eya ara Kristi awon episteli ti a se ko won yi ni won kun fun eko fun awon omo Olorun eko fun awon eniyan mimo nigbati eniyan ba ti di omo Olorun o nfe eko opolopo ni ko mo we pe bi a ba di omo Olorun we pe ani lati ma ko eko bibeli oni a se ri we pe opolopo ni ko wa ni ki wa si eko ojo aje o ye ki a mo we pe bi a ba ti di omo Olorun a se de ajogun pelu awon eniyan mimo eko se pataki fun wa eyi ni awon episteli yi ni won so fun wa we pe awon eniyan mimo won nilo eko ki se be nikan awon episteli ti a ni ti a ti fi fun wa ninu majemu titun won fi itoni fun awon ope won se atunse awon eko ti awon eniyan ti ni sugbon ti o je eko ti o lodi won si mu idaniloju wa fun awon ti okan won pororo won mu idayapo kuro won je ki a di eni ti o le mu okan le nitori be ni o sese pataki we pe ki a ma ko eko pataki awon eko ti a si nko ninu awon episteli won yi won o je ki a ma ko eko pataki awon eko ti a si nko ninu awon episteli won yi won o je ki awa ti a je onigbagbo awa ti a ti tele

kan wọ̀nyí ń kọ́ wa, àwọn epistẹ́lì wọ̀nyí wọ́n ń kọ́ wa nípa ìwà onígbàgbọ́, nípa bí a ṣe lè gbé ìgbésí ayé kírísítẹ́nì tòótọ́, tí ìwà mímọ́ yóò wà ní ìgbésí ayé wa, tí a gbé ìgbésí ayé tí ó tẹ́ Ọlọ́run lọ́rùn. Èyí ni a ti kà lónìí nínú ẹsẹ̀ ìkẹrìndínlógún àti ìkẹtàdínlógún. A máa wo ohun mẹ́ta pàtàkì. Ìkíní, ọ̀rọ̀ Ọlọ́run nínú ọkàn. Ọ̀rọ̀ Ọlọ́run nínú ọkàn. Àwọn ẹlòmíràn wọ́n ní ọ̀rọ̀ Ọlọ́run nínú ilé, ṣùgbọ́n wọn kò ní nínú ọkàn wọn. Ẹlòmíràn tilẹ̀ ṣeéṣe kí ó kà á ní àkàsórí, ṣùgbọ́n wọn kò ní nínú ọkàn wọn. Ṣùgbọ́n a fẹ́ wo ọ̀rọ̀ Ọlọ́run nínú ọkàn. Ìkejì, fífi ọgbọ́n ti ẹ̀mí sí ìṣe. Fífi ọgbọ́n ti ẹ̀mí sí ìṣe. Ìkẹta, ìpinnu tí ó wà lẹ́yìn àwọn ìṣe wa. Èyí ni àwọn ìpinnu tí a máa ní kí a rí wípé wọ́n ti àwọn ìṣe wa lẹ́yìn. Ìkíní, jẹ́ kí a wo ọ̀rọ̀ Ọlọ́run nínú ọkàn wa. Kí a tún ka Kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi kí ó máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀, kí a dúró níbẹ̀ náà. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi kí ó máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀. Ohun tí a ń sọ fún wa níhìn-ín, a fi ọkàn wa, a fi ṣe bí ilé tí ó ní ilẹ̀kùn. A sì ń sọ wípé kí a gba ọ̀rọ̀ Ọlọ́run ní kìí ṣe gẹ́gẹ́ bí àlejò nìkan ṣoṣo, ṣùgbọ́n kí a gba ọ̀rọ̀ Ọlọ́run sí ilé gẹ́gẹ́ bí alábàágbé pẹ̀lú wa. Wípé kí a ṣílẹ̀kùn fún ọ̀rọ̀ Ọlọ́run kí ó ba lè wọlé. Wípé kí a fi ààyè fún ọ̀rọ̀ Ọlọ́run kí ó ba lè máa bá wa gbé. Wípé àwọn ohun mìíràn tí wọ́n ti jókòó sí orí ìjókòó ní àárín ọkàn wa, kí a jẹ́ kí wọn kí ó dìde. Nítorí wípé ọ̀rọ̀ Ọlọ́run tí ó ga jù wọ́n lọ, ọ̀rọ̀ Ọlọ́run tí ó lágbára jù wọ́n lọ, ọ̀rọ̀ Ọlọ́run tí ó gbọ́n jù wọ́n lọ, ọ̀rọ̀ Ọlọ́run tí ó ní ìtọ́ni jù wọ́n lọ, ó fẹ́ wọlé. Nítorí bẹ́ẹ̀, àwọn ohun mìíràn, àwọn èrò mìíràn, àwọn ọ̀rọ̀ mìíràn, àwọn ìṣe mìíràn tí wọ́n ti fi ọkàn wa ṣe ibùgbé tẹ́lẹ̀tẹ́lẹ̀, wípé kí a jẹ́ kí wọn kí ó jáde. Kí a wá gba ọ̀rọ̀ Ọlọ́run láàyè láti jókòó nínú ọkàn wa. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi máa gbé inú yín. Èyí tí a ń sọ fún wa yìí, ó ń jẹ́ kí ó yé wa wípé ìpìlẹ̀ àti òkúta igun ilé ti ojúlówó ní ìgbésí ayé Kristẹni, ìgbésí ayé onígbàgbọ́. Bí a bá sì fẹ́ gbé ìgbésí ayé onígbàgbọ́, bí a bá fẹ́ ṣe rere, tí a fẹ́ ṣe dáradára, a ní láti mọ ọ̀rọ̀ Ọlọ́run, èyí tí ó ti ọ̀dọ̀ Kristi wá, nítorí pé Kristi ni òtítọ́, ìyè àti ọ̀nà. Ó sì yẹ kí a mọ̀ wípé bí a ò bá fẹ́ máa ṣubú, kí a máa kọsẹ̀ nínú òkùnkùn, a ní láti gba ìmọ́lẹ̀ nínú ọkàn wa, láàyè nínú ọkàn wa. Èyí ni ìmọ́lẹ̀ ayé tí í ṣe Jésù Kristi. Láti jẹ́ ẹni tí ó lágbára, ẹni tí ó lókun, ẹni tí ó rìn gẹ́gẹ́ bí ìrìn ìhìn rere, tí ó sì rìn gẹ́gẹ́ bí òdodo, a ní láti máa jẹ ọ̀rọ̀ Ọlọ́run nígbà gbogbo, nítorí wípé ọ̀rọ̀ Ọlọ́run òun ni ó ń jẹ́ ìyè. Èyí ni a fi ń sọ fún wa wípé ẹ jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀. O ní láti fi ààyè gba ọ̀rọ̀ Ọlọ́run, kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó tó lè máa gbé inú rẹ. Nítorí pé ọ̀rọ̀ Ọlọ́run kì í ṣe bí abẹ́rẹ́ tí a máa ń gún fún ọmọdé, tí a ó pe àwọn àgbàlagbà wípé kí wọn kí ó di ọmọdé yìí mú, kí a sì fi agbára àti ipá mú wọn láti gba abẹ́rẹ́ yìí, ọ̀rọ̀ Ọlọ́run kì í fi bẹ́ẹ̀ wọlé. Nítorí bẹ́ẹ̀, bí a ò bá gba ọ̀rọ̀ Ọlọ́run láàyè, kí a pè é wọlé, kí a kà á, kí a jẹ ẹ́, kí a fún un láàyè nínú ọkàn wa, ọ̀rọ̀ Ọlọ́run kì yóò lè ráyè nínú ọkàn wa. Nítorí bẹ́ẹ̀, ó ń bẹ̀ wá, ó sì ń rọ̀ wá wípé àwa ni a ní láti ṣílẹ̀kùn. Àwa ni a ní láti lé àwọn nǹkan tí ó wà nínú ọkàn jáde, kí a sì gba ọ̀rọ̀ Ọlọ́run láti wọlé, kí ó ba lè máa bá wa gbé. Nínú ayé tí a wà yìí, ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ yàtọ̀ sí ọ̀rọ̀ Kristi ni a máa ń gbọ́. Àwọn ọ̀rọ̀ tí mú kí ọkàn pòróró, ọ̀rọ̀ tí ń tanni jẹ. Yàtọ̀ sí èyí, ọ̀pọ̀lọpọ̀ àwọn èké wòlíì ni wọ́n wà ní àrọ́wọ́tó wa, tí wọ́n máa ń sọ ọ̀rọ̀ tí kò mú èrè wá, ọ̀rọ̀ tí kì í ṣeni lá.

0: àǹfààní ọ̀rọ̀ tí máa ń múni ṣìnà. Èyí ni a fi ní láti gba ọ̀rọ̀ Ọlọ́run láàyè nínú ọkàn wa. Sàtánì pẹ̀lú èyí ni èṣù fún ara rẹ̀. Ó máa ń jẹ́ ẹni tí máa ń sọ kẹ́lẹ́kẹ́lẹ́ sínú ọkàn wa. Àwọn ọ̀rọ̀ tí ó lè gbéni ṣubú, àwọn ọ̀rọ̀ tí ó lè kọni lẹ́sẹ̀, àwọn ọ̀rọ̀ tí ó lè mú kí àwọn ọmọ Ọlọ́run kí ó ṣìnà, tàbí tí ó lè mú kí àwọn tí wọ́n jẹ́ wọ́n ṣẹ̀ṣẹ̀ ní ìgbàlà tí wọn ò tí ì dúró dáradára tí ó lè jẹ́ kí wọn kí ó ṣìnà. Nítorí bẹ́ẹ̀ ni a ní láti gba ọ̀rọ̀ Ọlọ́run láàyè láti máa bá wa gbé bí a bá fẹ́ ní okun, bí a bá fẹ́ ní ààbò. Ọ̀rọ̀ Ọlọ́run yìí ni a ní láti gbà láàyè nínú ọkàn wa. Èyí ni a fi ń sọ wípé ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi kí ó máa gbé inú yín ní ọ̀pọ̀lọpọ̀. A ń sọ wípé kí ó máa gbé inú wa. Èyí ni Bíbélì jẹ́ kí ó yé wa wípé inú ọkàn wa ni a ní láti gba ọ̀rọ̀ Ọlọ́run sí. Inú ọkàn wa ni ọ̀rọ̀ Ọlọ́run ní láti máa gbé. Jẹ́ kí a wo Deuteronomy orí kẹfà, ẹsẹ̀ ìkẹfà, àti ọ̀rọ̀ wọ̀nyí tí mo pa láṣẹ fún ọ lé òní kí ó máa wà lé àyà rẹ. Èyí ni ní lé ọkàn rẹ. Àwọn ọmọ Ísíráẹlì wọ́n ń lọ sí ilẹ̀ àwọn òmìràn, ilẹ̀ tí ó jẹ́ wípé àwọn dàbí ẹlẹ́ngà lójú àwọn tí wọ́n ń lọ bá, lójú àwọn ọba Jericho àti àwọn ọba mìíràn. Àwọn wọ̀nyí wọ́n ń lọ sí ilẹ̀ wọn. Àwọn ọba wọ̀nyí tí ó wà ní ilẹ̀ Kenani, ó ṣeéṣe kí wọn kí ó máa sọ̀rọ̀ tí ó lè dáyà foni, ọ̀rọ̀ tí ó lè banilẹ́rù, ọ̀rọ̀ tí ó lè jẹ́ kí ó dàbí ẹni wípé kí a padà síbi tí a ti ń bọ̀. Ṣùgbọ́n Ọlọ́run sọ fún ọ wípé àti ọ̀rọ̀ wọ̀nyí tí èmi pa láṣẹ fún yín lé òní kí ó máa wà lé àyà yín, kí ó máa wà lé àyà rẹ. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ó yé wa wípé bí Filistini tilẹ̀ ń sọ̀rọ̀, bí Goliati bí ó tilẹ̀ ń sọ̀rọ̀, bí àwọn olùgbé Kenani bí wọ́n tilẹ̀ ń sọ̀rọ̀, bí àwọn ara Hiti tàbí àwọn ara Jebusi tàbí àwọn kèfèrí bí wọ́n tilẹ̀ ń sọ̀rọ̀, ohun kan láì gbọdọ̀ má ṣe fún wa. Kí a má fi etí sí ohun tí àwọn kèfèrí ń sọ, kí a má fi etí sí ohun tí àwọn ẹlẹ́ṣẹ̀ ń sọ, kí a má fi etí sí ohun tí àwọn ọ̀tá ń sọ, kí a má fi etí sí ohun tí àwọn àjòjì sí ìhìn rere ohun tí wọ́n ń sọ, kí a má fi etí sí ohun tí àwọn apẹ̀yìndà tí wọ́n ń sọ, kí a má fi etí sí ohun tí àwọn ọmọ onínàkúnà tí wọ́n ti rìn jìnà rere sí ìjọba ọ̀run, kí a má fi etí sí ohun tí wọ́n ń sọ. Ọ̀rọ̀ Ọlọ́run, ọ̀rọ̀ tí a ń gbọ́, ọ̀rọ̀ inú Bíbélì, ọ̀rọ̀ tí ó ní ìyè, ọ̀rọ̀ tí ó ní agbára, ọ̀rọ̀ tí ó ní ìmísí, ọ̀rọ̀ tí ó ní ìrètí, ọ̀rọ̀ tí ó ní àlàáfíà, ọ̀rọ̀ tí ó ní àwọn ìlérí láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ọ̀rọ̀ yìí ni ó yẹ kí a fi etí sí. Àti ọ̀rọ̀ wọ̀nyí tí mo pa láṣẹ fún ọ lé òní kí ó máa wà lé àyà rẹ. Bí a bá ṣe èyí, a ó rí wípé a ó ní ìṣẹ́gun. Bí a bá ṣe èyí, a ó rí wípé agbára yóò wà nínú wa. Bí a bá ṣe èyí, a ó rí wípé a ó lè máa rin ìrìn òdodo, a ó lè wà ní ìwà mímọ́. Ṣùgbọ́n bí a bá ń ro àwọn ọ̀rọ̀ mìíràn, bí ó bá jẹ́ àwọn ọ̀rọ̀ mìíràn ni ó wà ní ókan àyà wa, àwọn ọ̀rọ̀ wọ̀nyí ó dájú wọn ó gbé wa ṣubú. Jẹ́ kí n fọ ní àpẹẹrẹ. Bóyá o ti ní ọ̀rẹ́ abánidẹ́ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí obìnrin, ọmọkùnrin yìí ó sì jẹ́ ẹni tí ẹjọ́ ń rin ìrìnkurìn, tí ẹjọ́ ń ṣe ìfẹ́kùfẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n o ti di onígbàgbọ́ nísinsìnyí. Bí o ti di onígbàgbọ́ nísinsìnyí, ọmọkùnrin yìí ó tún kọ ìwé ránṣẹ́ sí ọ, ó tún sọ àwọn ọ̀rọ̀ ìfẹ́kùfẹ́ wípé kẹ tún jọ máa rìn ìrìn tí kò bójúmu, kẹ tún jọ máa rìn papọ̀. Bí o bá ronú sí àwọn ìlérí tí ó ń ṣe fún ọ, àwọn ohun tí ó ń sọ fún ọ, àwọn ọ̀rọ̀ ìfẹ́kùfẹ́ tí ó ń sọ, ó dájú wípé ó ṣubú. Ṣùgbọ́n bí o bá fetí sí, bí o bá jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó máa gbé inú ọkàn rẹ, ọ̀rọ̀ Kristi kí ó máa gbé inú ọkàn rẹ, ó jẹ́ aṣẹ́gun, ó lè borí èṣù, ó lè borí ìdánwò. Ó ṣeéṣe ìwọ tí ó jẹ́ ọkùnrin kí ó jẹ́ wípé ẹnìkan ti wà tí ẹjọ́ rin ìrìnkurìn tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n o ti jù ú sílẹ̀ nítorí wípé o ti di ọmọ Ọlọ́run. Bí irú ẹni bẹ́ẹ̀ bí ó bá wá bá ọ, ó ṣeéṣe kí ó máa sọ ọ̀rọ̀ ìdẹ̀wò tàbí ọ̀rọ̀ ìdánwò. Bí o bá fetí sí àwọn ọ̀rọ̀ wọ̀nyí, àwọn ọ̀rọ̀ wọ̀nyí wọ́n lágbára láti gbé ọ ṣubú. ṣùgbọ́n bí o bá kọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí sílẹ̀ tí o fetí sí ọ̀rọ̀ ọlọ́run tí o ń ronú lórí ọ̀rọ̀ ọlọ́run tí o ń ṣàṣàrò lórí ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run tí o ń ronú sí yìí yóò fún ní agbára yóò fún ní okun yóò sì jẹ́ kí o jẹ́ akọni nínú ìgbàgbọ́ wo orin dáfídì orí ọgọ́fà dín kan orin dáfídì orí ọgọ́fà dín kan òkan ẹ̀sán ẹsẹ̀ ìkọkànlá ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ lé àyà mi kí èmi kí ó má bàa ṣẹ̀ sí ọ ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ lé àyà mi kí èmi kí ó má bàa ṣẹ̀ sí ọ bí o bá jẹ́ ọlọ́pàá tí o sì jẹ́ ẹni tí ó wà ní ìhìn rere o ti ní ìgbàlà o sì mọ ọ̀rọ̀ ọlọ́run o fẹ́ máa gba owó ẹ̀yìn tàbí owó àbẹ̀tẹ́lẹ̀ bí o bá fetí sí ọ̀rọ̀ àwọn ọlọ́pàá mìíràn tí wọn ò tí ì di àtún bí ó ṣe ṣe kí o padà sẹ́yìn ó ṣe ṣe kí o bẹ̀ sí ní kó àwọn èébì tí o ti pọ̀ sílẹ̀ kí o bẹ̀ sí ní kó wọn jẹ owó ẹ̀yìn tí o ti kọ̀ sílẹ̀ kí o bẹ̀ sí ní gbà á ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ lé àyà mi kí èmi kí o má bàa ṣẹ̀ sí ọ ó ṣe ṣe kí o jẹ́ ìyàwó nínú ilé bí o bá fetí sí ohun tí àwọn obìnrin mìíràn ń sọ nígbà tí a bá wà ní ilé ìdáná ó ṣẹ̀ sí ọkọ rẹ ó ṣẹ̀ sí ọlọ́run ó ṣẹ̀ sí ìjọ ṣùgbọ́n bí o bá kọ èyí tí wọ́n ń sọ sílẹ̀ bí o bá pa ọ̀rọ̀ ọlọ́run mọ́ lé àyà rẹ ọ̀rọ̀ ọlọ́run yìí ni ó pa ọ́ mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ rẹ ni mo pa mọ́ lé àyà mi kí èmi kí ó má bàa ṣẹ̀ sí ọ ó ṣe é ṣe kí ó jẹ́ wípé láàrin ọkọ àti aya àti ní èdè àìyedè díẹ̀ ìyàwó sọ ọ̀rọ̀ sí ọkọ ọkọ sì sọ ọ̀rọ̀ sí aya ṣé o mọ̀ wípé ní àkókò èdè àìyedè bí a ò bá ṣọ́ra ọ̀rọ̀ a máa jáde láti ẹnu wa láì sí wípé a ń ṣe àbójútó ohun tí a ń sọ ṣùgbọ́n bí oníkálukú ìkíní sí ẹnìkejì bí ó bá ti bẹ̀bẹ̀ wípé kí a parí àwọn ọ̀rọ̀ yìí bí o bá ń ronú sí àwọn nǹkan tí ìyàwó rẹ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí o ń ronú sí nǹkan tí ọkọ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀rọ̀ yìí ò ní parí o máa dá ẹ̀ṣẹ̀ jù bẹ́ẹ̀ lọ ni ìbínú yóò dé àrán kan yóò dé kí a máa nodì kí a máa fẹ́ kí ara wa yóò dé tàbí kí a máa rìn láàrin ilé gẹ́gẹ́ bí èkúsí ológbò yóò jẹ́ ìwà irú àwọn ènìyàn bẹ́ẹ̀ ṣùgbọ́n bí o bá lé àwọn ọ̀rọ̀ wọ̀nyí jáde kúrò nínú ọkàn rẹ bí o bá gba àwọn ọ̀rọ̀ èdè àìyedè nínú ọkàn rẹ bí o bá gba ọ̀rọ̀ ọlọ́run láàyè nínú ọkàn rẹ ọ̀rọ̀ ọlọ́run tí ó ní kí a dáríji ara wa kí a fẹ́ràn ara wa kí a tẹríba fún ọkọ kí a tọ́jú ìyàwó wa kí a tẹríba fún àwọn tí ó jù wá lọ kí a ní ìrẹ̀lẹ̀ ẹnìkan sí ẹnìkejì bí ó bá jẹ́ ọ̀rọ̀ yìí ni a ń gbé yẹ̀wò ní ìgbà gbogbo ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ lé àyà mi kí èmi kí ó má bàa ṣẹ̀ sí ọ bí ó bá jẹ́ ọ̀rọ̀ yìí ni a ń ronú lé a ó rí wípé ọ̀rọ̀ yìí yóò fún alágbára láti rin ìrìn òdodo àti láti rí wípé kò sí ìkórira kò sí ẹ̀ṣẹ̀ ní ìgbésí ayé wa yẹ kí a wo Róòmù orí kẹwàá ẹsẹ̀ ìkẹjọ ṣùgbọ́n kìlì ó wí ọ̀rọ̀ náà wà létí ọ̀dọ̀ rẹ lé ẹnu rẹ àti lé ọkàn rẹ èyí ni ọ̀rọ̀ ìgbàgbọ́ tí àwa ń wàásù ó ní ó yẹ kí ọ̀rọ̀ kí ó wà lé ọkàn wa kí ó sì wà lé ẹnu wa ọ̀rọ̀ ìgbàgbọ́ tí àwa ń wàásù gẹ́gẹ́ bí a bá ti ń gbọ́ ìwàásù kò yẹ kí a jẹ́ kí ó gba etí ọ̀tún wọlé kí ó gba ti òsì jáde ó yẹ kí a tò ó jọ sí ọkàn wa ọ̀rọ̀ ìgbàgbọ́ tí à ń wàásù ọ̀rọ̀ ìgbàlà tí à ń wàásù ọ̀rọ̀ ìyè ẹnipẹ̀kun tí à ń wàásù ọ̀rọ̀ ìwà mímọ́ tí à ń wàásù ó yẹ kí ó wà nínú ọkàn wa ó yẹ kí ó wà lé ẹnu wa ọ̀rọ̀ tí a ń gbọ́ ní ọjọ́jọ́ ajé ọ̀rọ̀ tí a ń gbọ́ ní ọjọ́bọ̀ ọ̀rọ̀ tí a ń gbọ́ ní ọjọ́ àìkú ọ̀rọ̀ tí a ti gbà sínú kásẹ́ẹ̀tì tí a ń gbọ́ ní ìgbà gbogbo ó yẹ kí a tò wọ́n jọ sí ọkàn wa èyí ni yóò jẹ́ kí a gbé ìgbésí ayé òdodo kí a sì máa rìn déédéé níwájú olúwa níwájú ọlọ́run nínú Deuteronomy orí kẹjọ ẹsẹ̀ ìkẹta ó sì rẹ̀ ọ́ sílẹ̀ ó sì fi ebi pa ọ́ ó sì fi mánà bọ́ ọ tí ìwọ kò mọ̀ bẹ́ẹ̀ ni àwọn bàbá rẹ kò mọ̀ kí ó lè mú ọ mọ̀ pé ènìyàn kò ti pa oúnjẹ nìkan wà láàyè bi ko se nipa gbogbo oro ti o ti enu Oluwa jade le eniyan wa laaye bi e soro ti akaye bi o ba ye wa a o din akoko ti an lo ni ibise ni ile itaja a o din ku die ke a le wa si eko ijo eko bibeli ni ojo aje bi ohun ti akaye bi o ba ye wa bi abaje ki olorun ki o ko sinu okan wa a o din irinkerindo ti a rin ninu aye a o din iko mo fe lo si abule mo fe lo si yin mo fe lo si ohun eyi ti o je ki a pa eko ojo aje ti o je ki a pa won je a o din won ko a o wa lati gbo oro olorun bi ohun ti akaye bi o ba ye wa dara dara a o pale mo oja ti a nta ni akoko ti o ye a o wa lati gbo oro olorun je ki n tun ka si o leti bi mo ti n laaye o o si re o sile o si fi ebi pa o ohun ti a n so fun wa nihin ni we pe olorun din ounje ti ara ko ebi pa wa die ki a ba le fi aye sile fun oro olorun nitori ohun ni ounje emi mo fe ki o wo ara re gege bi eniyan meta ti o wa papo si ojo kan eniyan nipa ti ara eniyan ti okan eniyan ti emi o seese ki o ma ye o o ye olorun sugbon teti sile ninu awon eniyan meta yi o n fi ounje fun ti ara ni igba gbogbo o n bo ara yi ni igba gbogbo ni e meta lojumo ni ojo meje ni ose e je ni igba mokanlelogun ni ose kan ni o n bo ara sise apere ti mo n se fun o yi feti sile daradara eni meta ni o wa ni iwaju re eni kan ninu awon meta yi o fun won lounje ni igba mokanlelogun ni ose eni ikeji o fun ni ounje ni ekan soso ni ose nitori wepe ojo aiku nikan ni awon elomiran ni won wa si ile ijosin lati gbo oro olorun ojo aje won o si nihin ojo alamisi eyi ti se ojobo won o si nihin ounje ekan soso ni a n fun iru eni be iketa a o tile fun ni ounje kankan rara so fun mi gbati eyi ti o fi eyi to je aropo fun ara o n dagba eyi ti a fun ni ounje ekan soso lose ko ni pe ku eyi ti a o fun ni ounje rara nko iku ti de o ye ki a mo wepe ara okan ati emi o ye ki a ma bo won ara ki a bo pelu ounje ti a n je ti a n fi senu okan ati emi wa ki a ma bo pelu adura ti a n gba pelu isin ti a n sin pelu orin emi ti a n ko pelu oro olorun ti a n je pelu oro olorun ti a n fa sinu okan wa ni igba gbogbo sugbon bi a ba tile ni ki a wa ni ojo aje ati ojo bo ati ojo isinmi e meta lose se e meta yi poju nigba ti o je wipe e meta lojojumo ni a n bo ara o ye ki a fi atunse si awon nkan ti a n se o ye ki a ri wipe a n bo emi ati okan wa pelu ounje eye je ki n tun ka fun o leekan si o si re o sile o si fi ebi pa o o si fi mana bo o ki iwo ki o le mo beeni ti iwo ko mo beeni awon baba re ko mo ki o le mu o mo pe eniyan ko ti pa ounje nikan wa laaye bi ko se nipa gbogbo oro ti o ti enu Oluwa jade le eniyan wa laaye bi a ba fe wa laaye ni tooto o ye ki a le ri wepe a n je ounje ti emi ounje eye a si fi oro eye yi a n fi bo ara wa ni igba gbogbo bawo ni a se le se eyi awon elomiran orin dafidi nikan ni won ma n ka won ma n ro wepe dafidi je eni ti o mo olorun o je eni ti o la inu re mi ni koja o je eni ti o la iponju koja o je eni ti o wa ni ipo opolopo gege bi baba gege bi oba gege bi jagunjagun gege bi eni ti o wa eni ti o n sa kaakiri ti ota n le kaakiri gege bi eni ti o ni isegun gẹ́gẹ́ bí ẹni tí ó ní àwọn ọmọ, gẹ́gẹ́ bí ẹni tí ó sin Olúwa, gẹ́gẹ́ bí ẹni tí ó jọ́sìn, gẹ́gẹ́ bí ẹni tí a pè ní ẹni bí tinú Ọlọ́run. Nítorí àwọn ohun àmúyẹ yìí tí ó wà ní inú Dáfídì, àwọn ẹlòmíràn wọn kì í ka nǹkan mìíràn bí kò ṣe orin Dáfídì nìkan ṣoṣo. Ṣùgbọ́n a sọ fún wa níhìn-ín ní apá tí ó gbẹ̀yìn nínú ẹsẹ̀ ìkẹta, ó ní bí kò ṣe nípa gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu Olúwa jáde lé ènìyàn wà láàyè. Èyí jẹ́ wípé kì í ṣe orin Dáfídì nìkan ni ó yẹ kí a máa kà. Gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu Olúwa jáde. Àwọn ẹlòmíràn ní tiwọn, nǹkan tí wọ́n máa ń kà ní ìwé òwe. Wọ́n kì í ka nǹkan mìíràn, ìwé òwe. Wọ́n ní nítorí Sọlọ́mọ́nì tí ó kọ ìwé òwe yìí, òun ni Ọlọ́run fún ní ọgbọ́n. Ọgbọ́n tí a kò fún àwọn ènìyàn ṣáájú rẹ̀, tí a kò sì fún àwọn ẹlòmíràn lẹ́yìn tirẹ̀, yàtọ̀ sí Jésù Kristì, ọmọ bíbí Ọlọ́run nìkan ṣoṣo. Nítorí bẹ́ẹ̀, lóòrọ̀, lọ́sàn-án, lálẹ́, ìgbàkigbà tí wọ́n bá fẹ́ ka Bíbélì, ìwé òwe nìkan ni wọ́n ń kà. Àwọn ẹlòmíràn, nǹkan tí wọ́n ń kà ni àwọn bíi Samueli, àwọn bíi Chronicle, àwọn bíi Chronicle, àwọn bíi àwọn ìwé àwọn ọba. Wọ́n ní nítorí ọ̀pọ̀lọpọ̀ ìrírí ni ó wà nínú àwọn ìwé wọ̀nyí. Nítorí bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń ka àwọn ìwé bẹ́ẹ̀. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ogun jíjà, ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n mẹ̀bẹ́mẹ̀yẹ tí a fi jagun, tí a fi ṣẹ́gun ni ó wà nínú àwọn ìwé wọ̀nyí. Nítorí bẹ́ẹ̀, èyí nìkan ni àwọn máa ń kà. Àwọn ẹlòmíràn ní tiwọn, òfin mẹ́wàá tí ó wà nínú ìwé ẹtí Mose kọ nínú Exodo àti ní Deuteronomy, èyí nìkan ni wọ́n máa ń kà ní tiwọn. Àwọn ẹlòmíràn tilẹ̀ sọ pé àwọn ò tilẹ̀ ní fi nǹkan wọ̀nyí ṣe. Àwọn ìwé wòlíì, nítorí pé àwọn wòlíì wọ̀nyí lè aṣí lójú láti mọ̀ kí ni ìfẹ́ Ọlọ́run, láti mọ̀ kí ni ìṣípayá tí wọ́n ní láti òkè wá. Nítorí bẹ́ẹ̀, Isaiah tàbí Ezekiẹ́lì tàbí Jeremiah tàbí Dánielì tàbí Hosea tàbí Joẹ́lì ni àwọn máa ń kà ní tiwọn. Ṣùgbọ́n à ń sọ fún wa wípé gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu Olúwa jáde, èyí ni ó mú kí a wà láàyè. Àwọn ẹlòmíràn ò jẹ́ mọ̀ wípé wọn kì í ka májẹ̀mú láéláé. Májẹ̀mú tuntun ni wọ́n máa ń kà ní tiwọn. Wọ́n máa fẹ́ wo ìgbésí ayé Jésù, ọ̀rọ̀ tí Jésù Kristì sọ, iṣẹ́ ìyanu tí ó ṣe. Wọ́n àtẹ̀lé lọ sí Galilee níbi tí a ti ń kà á, wọ́n àtẹ̀lé lọ sí Jericho níbi tí a ti ń kà á, wọ́n àtẹ̀lé lọ sí Jerusalemu níbi tí a ti ń kà á. Wọ́n kì í ka gbogbo ọ̀rọ̀ Ọlọ́run. Wọ́n á sọ wípé àwọn fẹ́ mọ̀ nípa Jésù sí. O mọ̀ wípé àti èyí tí a ń kà láti má jẹ̀mú láéláé, gbogbo wọn ni ó sọ nípa Jésù Kristì. Àwọn ẹlòmíràn á sọ wípé Jésù pàápàá ó sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ni mo ní láti sọ tí n kò tíì sọ fún yín. Nítorí ẹ kò tí ì lè gbà wọ́n nísinsìnyí, ṣùgbọ́n nígbà tí ẹ̀mí mímọ́ bá dé, yóò fi òye ohun gbogbo yé eyín. Nítorí bẹ́ẹ̀, wọ́n mọ̀ wípé èpísítélì wọ̀nyí tí a kọ nípa ìmísí ẹ̀mí Ọlọ́run. Nípa bẹ́ẹ̀, èpísítélì nìkan ni àwọn ń kà. Àwọn kì í ka nǹkan mìíràn. Àwọn ẹlòmíràn, ìwé ìfihàn nìkan ni wọ́n jókòó tí wọ́n ń kà, tí wọ́n ń yẹ̀wò. Wọ́n ní Jésù pàápàá ti sọ nípasẹ̀ áńgẹ́lì ni fún Jọ̀hánù wípé àwọn nǹkan wọ̀nyí ni ohun tí kò lè ṣaláìṣẹlẹ̀ ní lọ́ọ́lọ́. Nítorí bẹ́ẹ̀, èyí nìkan ni àwọn ń kà. Ṣùgbọ́n ohun tí Ọlọ́run jẹ́ kí ó di mọ̀ fún wa ni wípé kì í ṣe apá kan Bíbélì ni ó yẹ kí a máa kà ní ìgbà gbogbo. Ó yẹ kí a máa ka gbogbo Bíbélì. Ó ń sọ fún wa wípé bí kò ṣe nípa gbogbo ọ̀rọ̀. Gbogbo ọ̀rọ̀ kì í ṣe májẹ̀mú láéláé nìkan, kì í ṣe májẹ̀mú tuntun nìkan. Gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu Olúwa jáde nípasẹ̀ báyìí ni a ó wà láàyè. Bí o bá wo bí a ṣe ń ṣe níhìn nínú ìjọ wa, o rí wípé bí a bá ń kọ́ ẹ̀kọ́ nínú Kólósè, bí a ṣe ń ṣe lé òní, bí a ti ń kọ́ ẹ̀kọ́ nínú Kólósè orí kẹta, ẹsẹ̀ ìkẹrìndínlógún àti ẹsẹ̀ ìkẹtàdínlógún, bẹ́ẹ̀ ni a ń lọ sínú májẹ̀mú tuntun, bẹ́ẹ̀ ni a ń lọ sínú májẹ̀mú láéláé, bẹ́ẹ̀ ni a ń lọ káàkiri sí àwọn ọ̀rọ̀ tí a ti pèsè sílẹ̀ fún wa láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Báyìí ni Ọlọ́run fẹ́ kí a ṣe. Bí a bá ti ń kọ́ ẹ̀kọ́ ní apá kan, a ó tún máa fi àwọn apá mìíràn nínú Bíbélì, a ó fi máa díwọ̀n wọn, a ó fi máa ṣe àlàyé wọn, a ó fi máa ṣe ìtumọ̀ wọn, kí ohun gbogbo tí ó ti ẹnu Ọlọ́run wá kí ó ba lè jẹ́ àǹfààní fún ẹnì kọ̀ọ̀kan wa. Yẹ kí a wo Jóòbù orí 23, ẹsẹ 12. Jóòbù orí 23, ẹsẹ 12. Bẹ́ẹ̀ni, emi ko pada seyin kuro ninu ofin enu re emi pa oro enu re mo ju ofin inu mi lo bi aban so nipa ofin ti inu iwo ti o ba je eni ti o gbo yoruba dara dara o mo we pe a nso nipa ohun jije bi enikan ba bi o ba nfe be enikan nise bi o ba so we pe jo je kin lo toju ofin ti inu mi na bi o ba so we pe ki lo nso fun mi a so we pe o ki se omo ka ro ojire ni ohun ti mo so ni we pe mo fe lo jeun we pe ofin inu fa mi ofin inu so we pe nisisin mu lati dawo gbogbo duro kin lo mu ofin ti inu se e ni we pe ki o lo jeun bi o ba ka yi ohun ti o so ni we pe emi pa oro re oro enu re mo ju ounje ti o se pataki fun mi mo pa ofin olorun mo ju ounje lo ohun ti a so yi o je ohun ti o se pataki popo o ye ki a mo we pe ounje ti ara ikan oro olorun ti emi ikan awon elomiran ti oro yi ti ye dara dara won ma nso fun a we pe lai si oro olorun ko si ounje aaro e ni wo pe ki won ki o to jeun laaro ohun ti won o koko se ni pe won o ni akoko idakeje akoko ti won o ka oro olorun akoko ti won o gbadura nitori pe won fe lati je ki oro olorun ki o wa ni akoko awon elomiran won ma nse ju bayi lo awon elomiran ti won ma nse ni we pe awon cassette ti ati ni sile ti ati waasu oro olorun sile bi won ba njeun yala looro tabi losan tabi lale won fi cassette yi won fi sibe bi won ti njeun ti won bo ara be ni won tun bo emi pelu onje ye pelu oro olorun awon elomiran o sese ki o je pe bibeli ti ati ka ni ede yoruba ni won wa si odo awon ti won ba wa toju cassette ni won wa ra awon cassette won yi ki o ba le je wepe boya won we ni ile iwe tabi won jeun won a fi awon cassette yi sinu ibi ti kini yo ti ma jade ki won ki o ba le ma gbo oro olorun ni igba gbogbo awon arakunrin wa awon arabirin wa ti o tin se be ti o je wepe laaro won ni akoko idakeje won ka bibeli won gbadura bi won jeun won a fi cassette oro olorun won a fi si ibi ti won ti le ma gbo cassette yi bi won we lowo won se be iru awon won ni ari pe won di alagbara awon ni won di akoni ninu igbagbo awon ni won di ajagun segun ni irin ajo wa bi ati nlo si orun sugbon awon ti ko le se be awon ti won je ole awon ti won ki ka bibeli awon ti won o ti e mo majemu titun yato si majemu lai lai gbogbo idanwo ti nwa lati owo esu ni on bi won sobo nitori be e je ki oro kristi ki o ma gbe inu yin le opolopo bawo ni eyi yo seseese o marun ni ikini ki a ka oro olorun ikeji ki a gbo oro olorun iketa ki a ri wi pe a nlakaka lati ni oye ohun ti a nka ninu oro olorun ikerin ki a ri wi pe a nsasaro ninu oro olorun ikarun ki a ri wi pe ohun ti a nka ohun ti a ngbo ohun ti a ni oye re ohun ti a nsasaro ninu re a mu si se bi a ba nse be a o ri wepe a o je alagbara ninu olorun je ki a pada lo si kolose ori keta ese ikerindinlogun ki a ri wepe oro olorun ti a nso nipa re yi o nso ni di ologbon o n fun wa ni ogbon ogbon ti emi wo kolose ori keta ese ikerindinlogun e je ki oro kristi ki o ma gbe inu yin le opolopo ninu ọgbọ́n gbogbo ninu ọgbọ́n gbogbo ọ̀rọ̀ ọlọ́run ni ma fun ni ile ọgbọ́n je ki a wo bi ọ̀rọ̀ ọlọ́run se ma fun ni ile ọgbọ́n ninu timothy keji ori keta ese kẹẹ̀dógún ati pe lati igba ọmọde ni iwo ti mo iwe mimo ti o le so di ọlọ́gbọ́n si igbala ọlọ́gbọ́n si igbala nipasẹ igbagbọ ninu kristi jesu ọrọ ọlọrun ni je ki a mo ona igbala ọrọ ọlọrun ni o je ki o ye wa wi pe gbogbo eniyan ni o sa ti se ti o si ti kuna ogun ọlọrun ọrọ ọlọrun ni o je ki a mo wi pe gbogbo eni ti a bi lati inu obirin elese ni Ọ̀rọ̀ Ọlọ́run ni yóò jẹ́ kí a mọ̀ wípé a bí wa nínú ẹ̀ṣẹ̀, a mu ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí ẹni momi, a ń jẹ ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí ẹni jẹun tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run ni yóò jẹ́ kí a mọ̀ wípé àwọn ìràwọ̀ pàápàá wọn kò mọ̀, wọn kò pé níwájú Ọlọ́run, kí a má tó sọ nípa ọkùnrin, nípa ẹnikẹ́ni tí a bí nínú obìnrin. Nípa bẹ́ẹ̀ ni a fi mọ̀ wípé Ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ kí a mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ni ẹnìkọ̀ọ̀kan wa ni a ti jẹ́ láti àkókò ìbí wa. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, Ọ̀rọ̀ Ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ ni ó fún wa ní ọgbọ́n láti rí wípé àbá àti gbogbo wa fún tálákà, èyí kò fún wa ní ìgbàlà. Wípé kò sí ohunkóhun tí a lè ṣe nípa iṣẹ́ òdodo ara wa, wípé a ò lè ní ìgbàlà. Ọ̀rọ̀ Ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ wípé wò ó ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ, àti wípé a ó pe orúkọ rẹ̀ ní Jésù, nítorí òun ni ó gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. Ọ̀rọ̀ Ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ wípé bí a bá wo ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, bí a bá kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, bí a bá sì kọ̀ wọ́n sílẹ̀, bí a bá rọ̀ mọ́ Jésù Kristì, kí a sì gba iṣẹ́ orí igi àgbélébò gbọ́ fún ẹnì kọ̀ọ̀kan wa wípé a ó ní ìgbàlà. Ọ̀rọ̀ Ọlọ́run ni ó sọ wá di ọlọgbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú Jésù. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, Ọ̀rọ̀ Ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ wípé ọgbọ́n tí a ń sọ nípa rẹ̀ tí a lè ní nínú Ọlọ́run, wípé ọgbọ́n yìí yóò jẹ́ kí a borí èṣù, yóò jẹ́ kí a borí ẹ̀ṣẹ̀, yóò jẹ́ kí a borí àwọn tí ó ń ṣe inú ni bíni sí wa. Ṣé o mọ̀ wípé lákòókò Jésù Kristì, nígbà tí àwọn ọ̀tá tí wọ́n wá, tí wọ́n fẹ́ ká ọ̀rọ̀ mọ́ ọ lẹ́nu, tí wọ́n fẹ́ fi wọn ìdẹ́kùn, tí wọ́n fẹ́ fi mú un, ọ̀rọ̀ tí ó ń sọ ni wọ́n fi ń sọ wípé a kò rí ọlọgbọ́n, ẹnikẹ́ni kò sọ̀rọ̀ bí èyí rí. Òun pàápàá sì ti fún wa ní ìlérí wípé bí a bá tẹ̀lé òun, tí a sì ń jẹ́ kí ọ̀rọ̀ òun kí ó wà nínú ọkàn wa, wípé òun ó fún wa ní ọgbọ́n tí àwọn ọ̀tá wa, àwọn tí ń ṣe lòdì sí wa, àti àwọn tí ń ṣe núnibíni sí wa, tí wọn kì yóò lè fi borí wa. Wo Lúùkù orí 21, ẹsẹ̀ 15. Lúùkù orí 21, ẹsẹ̀ 15. Nítorí tí èmi ó fún yín lé ẹnu àti ọgbọ́n tí gbogbo àwọn ọ̀tá yín kì yóò lè sọ̀rọ̀ òdì sí, tí wọn kì yóò sì lè kò lójú. Bí ọ̀rọ̀ Jésù Kristì, bí ó bá wà nínú ọkàn wa, bí ó bá wà nínú ẹ̀mí wa, tí a tò wọ́n jọ tí ó kan àyà wa, a ó rí wípé ní àkókò inú ni bíni, bí àwọn ọ̀tá tilẹ̀ dìde sí wa, ọ̀rọ̀ yìí ni yóò fún wa ní ọgbọ́n. Ọgbọ́n Ọlọ́run yóò sì jẹ́ kí a lè borí àwọn ènìyàn wọ̀nyí. Wo orin Dáfídì orí 69. Orin Dáfídì orí 69, ẹsẹ̀ 182 àti ẹsẹ̀ 181. Nípa àṣẹ rẹ, ìwọ mú mi gbọ́n ju àwọn ọ̀tá mi lọ, nítorí tí ó wà pẹ̀lú mi láéláé. Ní ẹsẹ̀ 181, èmi ní iyì ju gbogbo àwọn olùkọ́ mi lọ, nítorí pé ẹ̀rí rẹ ni ìṣàrò mi. Nítorí bẹ́ẹ̀, ọ̀rọ̀ Ọlọ́run ni ó fún wa ní ọgbọ́n. Ó jẹ́ kí a gbọ́n ju àwọn ọ̀tá wa lọ, ó jẹ́ kí a gbọ́n ju àwọn tí ń ṣe inú ni bíni sí wa, ó jẹ́ kí a gbọ́n ju àwọn tí ó tilẹ̀ ń gbìyànjú láti máa fún wa ní ìmọ̀ tí wọn tàbí àbá tí wọn. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó kún inú ọkàn wa, kí a tò wọ́n jọ sí òkan àyà wa, kí ó ba lè fún wa ní ọgbọ́n. Ṣùgbọ́n ọgbọ́n tí a ń sọ nípa rẹ̀ kì í ṣe ọgbọ́n ti ayé, kì í ṣe ọgbọ́n ti àwọn ẹlẹ́ran ara tí wọn ò ní ẹ̀mí Ọlọ́run. A ń sọ nípa ọgbọ́n ti ẹ̀mí, èyí tí ó tún ìwà wa ṣe, èyí tí ó jẹ́ kí a mọ bí a ti ń rìn, bí a ti ń sọ̀rọ̀, àti ìwà tí a ń hù gẹ́gẹ́ bí onígbàgbọ́. Jẹ́ kí a wo Deuteronomy orí 4, ẹsẹ̀ 5 àti 6. Deuteronomy orí 4, ẹsẹ̀ 5 àti 6. Wò ó, èmi ti kọ́ yín ní ìlànà àti ìdájọ́ bí Olúwa Ọlọ́run mi ti pàṣẹ fún mi pé kí ẹ̀yin kí ó lè máa ṣe bẹ́ẹ̀, ni ile naa ni bi ti eyin lo lati gba nitori na e pa won mo ke si ma se won nitori pe eyi le ogbon yin oro olorun ni ogbon wa ki se itan aroso ki se itan lati odo awon keferi ki se awon owe ibile sugbon oro olorun ni ogbon wa oro olorun ni yo fun wa ni ogbon ati oye lati mo bi a ti rin bi a ti se bi a ti jeun bi a ti gbe ebi duro ati bi a ti toju ebi oro olorun ni o ma da wa loye iru iwa ti o ye ki onigbagbo hu irin ti o ye ki onigbagbo ki o rin oro olorun ni fun ni le ogbon ninu jacobo ori keta jacobo ori keta ese iketa din logun ati ese ikeji din logun sugbon ogbon ti o ti oke wa akomo ase ni alaafia ani ipamora ki si soro lati be akun fun aanu ati fun esorere le aisi egbe ati le aisi agabagebe eso dodo le angbin le alaafia fun awon ti sise alaafia bi abari enikeni ti o so wi pe ohun gbon sugbon ti ko si ni iwa mimo e ti ise ogbon olorun nitori ogbon ti o ti oke wa akoko mo ohun akoko ti a mo nipa ogbon ti o ti oke wa ni wi pe a je ke a ni iwa mimo iwa ododo a je ke a ma rin dede eni ti o ba ni ogbon atoke wa kini ki se ogbon onikopa ni ogbon alagidi ogbon ajini lese ogbon eni ti o le jale sugbon ti ohun gbogbo ti o mu lati inu oja wa o sese ki a ma ri ogbon ti o ti oke wa o je ogbon ti ti je ki a wa ni iwa mimo akoko mo ki se be nikan a si ni alaafia eni ti o ba so wi pe ohun je ologbon sugbon ti ko le pa alaafia inu ebi mo ti ko le pa alaafia mo ninu ijo ti ko le pa alaafia mo ninu laarin awon ore e ki se ogbon olorun eni ti o ba so wi pe ohun ni ogbon sugbon ti o nko eyin ore si ore ti o nda ile onile ti o ndaru eni ti o so wi pe ohun ni ogbon sugbon ti o n bi iyawo re ninu ni igba gbogbo eyi ki se ogbon atoke wa ogbon ti o ti oke wa a ma funi ni alaafia ani ipamora eni ti o so wi pe ohun ni ogbon sugbon ti ko ni ifarada ti ko ni ipamora eyi ki se ogbon ti o ti oke wa ki soro lati be elomiran a so wi pe ohun ni ogbon bi a ba se ki je ki gbebe iru eni be ki se eni ti o ni ogbon olorun akun fun aanu ati fun eso rere le aisi egbe le aisi agabagebe ohun ti a pe ni egbe nihin ni wo pe ki gbe elese si alaise ki se eni ti o je ojusaju eniyan sugbon laisi egbe ati laisi agabagebe iru eni be ani eso ododo ani alaafia yi ni ogbon olorun yi ni a fi so wi pe ogbon olorun a je ki a mo iwahu a je ki a mo bi onigbagbo bi a se rin ati ohun ti o ye ki onigbagbo ki o ma se wo efeso ori karun ki a wo ise ti ogbon olorun se ni igbesi aye wa efeso ori karun lati ese ikedogun nitori na ekiyesi lati ma rin ni iwa pipe ki ki se bi alailogbon sugbon bi awon ologbon bi abaji ologbon a wa ni iwa pipe a o rin irin ododo a o ni amuye ti mu ni lo si orun amuye ti si mu lo si orun ni iwa mimo lai si iwa mimo ko si eni ti o le ri olorun ese ikerindinlogun e ma ra igba pada nitori bobo le awon ojo ohun ti a n so ni wi pe eni ti o ba ni ogbon olorun ti o ni oro olorun ki yoo ma fi akoko sofo a n fi akoko sofo bi a ba n lo si ile ijo bi a ba n lo si ile sinima bi a ba n lo si ile tete a n fi akoko sofo ni akoko ti o ye ki a fi ka bibeli
1: akoko ti o ye ki a fi toju ebi akoko ti o ye ki a wa le enu ise akoko ti o ye ki a ma se ijere okan a fi n ta tete iru eni be ki se eni ti o je ologbon eni ti o je ologbon a ma ra igba pada nitori buburu le awon ojo nitori na e ma se je alai loye alai logbon sugbon e ma moye ohun ife olowa ohun ti ife olowa je si eni ti o ba je ologbon yo ma moye ohun ti o je ife olorun ohun ti olorun fe ki a se ese ikeji dilogun e ma se se mu wine le amupara eyi ninu eyi ti rudurudu wa sugbon ekun fun emi ran ti pe awon kan ni a so nipa ogbon olorun eni ti o ba je omuti ti o kun fun oti wine ni gba gbogbo o je alai logbon e si ma ba ara yin soro ninu saamu ninu orin yin ati orin emi e ma korin ki e si ma korin didun le okan yin si olowa e ma dupe ni gba gbogbo fun gbogbo ninu olorun lowo olorun ani baba le oruko jesu christ olowa wa e ma teriba fun ara yin ninu iberu olorun awon nkan wonyi ni ise awon ologbon ologbon nipa ti emi wo ninu kolose ori keta ese ikerindinlogun eje ki oro olorun oro kristi ma gbe inu yin le opolopo ninu ogbon gbogbo kini ogbon yi kini yo se ni igbesi aye wa ki e ma ko ki e si ma gbara yin niyanju bi a ba ni ogbon olorun a ma ko awon eni ti ko mo eko oro olorun to wa se o ti mo nipa atunse o ko awon elomiran bi o ba ni ogbon olorun se o ti mo nipa igbala o ko awon elomiran bi o ba ni ogbon olorun se o ti mo nipa bi a ti woso gege bi onigbagbo bi a ti soro gege bi onigbagbo se o mo nipa bi a ti gbe ile duro lori oro olorun awa obirin ti a ti loye bi a ti ntoju oko bi a ti ntoju omo bi a ba ni ogbon olorun a o ko awon ti o sese se igbeyawo ki awon paapa ki o ba le mo bi ile ti toro awa ti a je okunrin bi a ba ni ogbon olorun ki a si ti gbeyawo fun ojo pepe die a o ko awon ti won sese gbeyawo a o ma gba won ni iyanju eyi ni ogbon olorun o ni a o ma ko ara wa a o si ma gba ara wa ni iyanju ninu saamu ati orin yin ati orin emi e ma fi ore ofe korin le okan yin si olowa a ri awon elomiran bi a ba wa ninu ile isin won o ka wo gbera bi a ba n korin bi a ba ni ogbon olorun a o ma ko orin lati inu okan wa jade si olowa orin yin orin emi orin ti o ni itumo orin ti gbe ni duro orin ti mu ni tesiwaju ninu ona ihin rere yi ni a o ma ko ni a ba ri enikeni ti n ko orin aye orin ti kii se orin emi orin ti kii gbe ni duro orin ti tun fa okan wa pada sinu aye ati ijo ti fa okan pada sinu aye eyi kii se pelu ogbon olorun sugbon ki oro kristi ki o ma gbe inu yin le opolopo le ogbon gbogbo ki a ma ko ki e si ma gbara yin niyanju ninu saamu eyi ni orin dafidi tabi ninu orin iyin ati orin emi ati ki e ma fi ore ofe korin le okan yin si olowa iketa o wa ninu ese iketadinlogun ipinnu ti o wa leyin awon ise wa ohun ti o ye ki o je ipile fun awon gbogbo ti a n se o ni ohunkohun ti eyin ba si n se le oro tabi ni ise e ma se gbogbo won ni oruko jesu olowa e ma fi ope fun olorun baba nipasẹ re ohunkohun ti eyin ba si n se ni ile tabi le ode laarin ebi tabi laarin awon ore ohunkohun ti eyin ba si n se laarin awon onigbagbo tabi laarin awon alaigbagbo ohunkohun ti eyin ba si n se ni ibi ise tabi ni inu ijo ohunkohun ti eyin ba si n se nigba ti a wa laarin awon alaigbagbo tabi nigba ti a wa laarin awon onigbagbo ohunkohun ti eyin ba si n se ibaje laarin ose tabi ni ojo isinmi ohunkohun ti eyin ba si n se e ma se gege bi fun ogo olorun ati ki a ma se ni oruko jesu olowa wa eyi ni ipinnu ti o ye ki o wa ninu enikookan wa igbesi aye ti ko ni iru ipinnu bayi o dabi eniyan ti ko ni opolo bi a ba ri eniyan kan ti ko ni opolo ko ma akoko ati joko akoko ati dide akoko ati jeun akoko bi ati woso bi ati rin bi a se se nkan pe bi omo luabi ko mo iru nkan be iru eni ti o ngbe igbese aye re lai ni ipinu ki a kan ninu ese iketa dinlogun yi o da bi oko oju omi ti ko ni itoko tabi o da bi moto ayokele sugbon ti ko ni atuko o da bi ile ti ko ni ipile o da bi awon akeko sugbon ti ko si oloko o da bi awon omo ogun sugbon ti ko ni balogun o ye ki a mo we pe igbese aye wa bi aba fe de ibute rere o ye ki a mo we pe igbese aye wa ni lati ni ipinu ipinu kan yi ni o si se pataki we pe ohun ko teyin ba nse ni oro tabi ni ise ki a ma se gbogbo won ni oruko Jesu Kristi Oluwa wese iketa le logun ohun ko ohun teyin ba si nse e ma fi tokan tokan se gege bi fun Oluwa ki se fun eniyan ninu Korinti kini ori kewa Korinti kini ori kewa ese ikokan le logbon nitori na bi eyin ba nje tabi bi eyin ba mu tabi ohun ko ohun teyin ba nse ohun ko ohun teyin ba nse e ma se gbogbo won fun ogo Olorun eyin ni o ye ki o je ipinu enikokan wa we pe ohun gbogbo ti a nse ni oro ni ise ni irin ni bikibi ni akoko kakoko yala ni ibere odun tabi ni opin odun tabi ni arin odun ninu ijo tabi ni bikibi ti a ba ti ba ara wa ogo Olorun ni o ye ki o ma je ilepa wa ki se wi pe ki a ma fe tabi ki a ma gberaga tabi ki a ma gbe ara wa soke bi o ba je wi pe ohun ti a nse lati fe a nse lati gbe ara wa soke eyi ki se ife Olorun iru nkan be yo mu ese lowo ni waju Olowa sugbon ohun kun ti a nse ni ibikibi ni akoko kakoko ni igba ki igba o ye ki a mo wi pe ohun gbogbo ti a nse wonyi won wa fun ogo Olorun nikan soso e je ki a dide duro ki a ba Olorun soro ati gbo oro Olorun loni ipinu wo lo mu se o fe ma to oro Olorun jo sinu okan re o fe ma ka nigba gbogbo o fe ma je gege be ni jeun o fe ma ri wi pe oro Olorun wa ninu okan re o si fun o ni ogbon ki o je ki o ma rin ki o ma se gege bi eko oro Olorun o si fun o ni igbala o bo lowo ese o rin dede o rin ni iwa mimo ki o ba le ni ohun amuye ki mo ni lo si orun o si re pe ipinu yi lati ma wa lati ma gbe fun ogo Olorun nikan soso ni o wa ni igbese aye re gbadura so fun Olorun ki o ba le fun o ni ogbon ti o ye ore ofe ti o ye ki oro Olorun ki o ba le je ajemonu fun o ki oro Olorun ki o ba le ma so ni igba gbogbo so fun Olorun bi o ti re pe o ti je alapara tele tele o ti je apara ati ma ka oro Olorun ni igba gbogbo ati ma gbo oro Olorun ni igba gbogbo mu ipinu loni wi pe gbogbo awon ija para wonyi o mo ko ni igbese aye re ati lati sinsin lo o ri we pe o rin o se fun ogo Olorun gege bi ikoni oro Olorun ni kan soso Thank you.

Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run wa, àdúrà wa lónìí ni wípé ẹ ó bá wa sọ̀rọ̀. Àdúrà wa ni wípé bí a ti wá síwájú yín nísinsìnyí tí a fẹ́ jẹ oúnjẹ mí, wípé ẹ ó bọ́ wa, a ó sì jẹ àjẹyó. Oúnjẹ èyí tí ẹ ó fún wa jẹ yóò fún wa lágbára, yóò fún wa lóore ọ̀fẹ́, yóò jẹ́ kí a lè dìde nínú ipá àti agbára ìgbàgbọ́ láti tẹ̀lé yín àti láti lè súnmọ́ yín tímọ́tímọ́ àti láti lè jẹ́ olóòótọ́ sí ohun gbogbo tí ẹ ń kọ́ wa, tí ẹ ń sọ fún wa. Ẹ ràn wá lọ́wọ́ kí a bá lè wúlò nínú ìjọba yín. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a ṣí Bíbélì wá sí Matthew orí kẹrin. Matthew orí kẹrin. Láti ẹsẹ̀ 19 ni a ti ń kà á. Ó sì wí fún wọn pé, ẹ máa tọ̀ mí lẹ́yìn, èmi ó sì sọ yín di apẹja ènìyàn. Ẹ máa tọ̀ mí lẹ́yìn, èmi ó sì sọ yín di apẹja ènìyàn. Lónìí, a ń sọ̀rọ̀ nípa títẹ̀lé Jésù. Títẹ̀lé Jésù. Ohun tí ó ṣe pàtàkì ní ìgbésí ayé wa ni títẹ̀lé Jésù, nítorí wípé èrè púpọ̀ nípa ti ara àti nípa ti ẹ̀mí ni ó wà nínú kí a máa tẹ̀lé Jésù. Bí o bá wo ẹsẹ̀ tí a kà yí dáradára, Jésù Kristì ń sọ fún àwọn wọ̀nyí wípé, ẹ máa tọ̀ mí lẹ́yìn, èmi ó sì sọ yín di apẹja ènìyàn. Àwọn wọ̀nyí ti jẹ́ apẹja fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. Iṣẹ́ apẹja tí wọ́n sì ń ṣe, ó ti jẹ́ ohun tí kò lérè nígbà mìíràn. Bí o bá ka Luke orí 5, tí kò sí àyè fún wa láti kà nísinsìnyí, nígbà kan tí Jésù bá Pétérù àti Andérù àti Johanu àti Jakobu, nígbà tí ó bá wọn pàdé, ó rí wípé wọ́n ti ń dẹ láti òru, ṣùgbọ́n títí di àfẹ̀mọ́júmọ́ wọn kò pa ohun kankan. Ó jẹ́ wípé iṣẹ́ ọwọ́ wọn kò lérè. Ó jẹ́ wípé inú dídùn àti ohun tí wọ́n ń retí láti lọ sí ilé pẹ̀lú èrè iṣẹ́ láti òru wọn kò rí. Nígbà yìí gan ni Jésù Kristì wá sí ìgbésí ayé wọn, ni ó sọ fún wọn ohun tí wọ́n lè ṣe. Bí wọ́n sì ti ṣe, wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ ẹja. Ó wá ń sọ fún wọn wípé ìbẹ̀rẹ̀ ìbùkún ni wọ́n rí yìí. Bí wọ́n bá lè tẹ̀lé òun, èyí jẹ́ àpẹẹrẹ àwọn èrè àti ìbùkún tí yóò jẹ́ ti wọn. Ó wá ń sọ fún wọn níhìn wípé, ẹ máa tọ̀ mí lẹ́yìn, èmi ó sì sọ yín di apẹja ènìyàn. Bí o bá tún wo àwọn ẹsẹ̀ Bíbélì mìíràn nínú Májẹ̀mú titun, nígbà tí Jésù Kristì tí ó ń sọ̀rọ̀ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, ó jẹ́ kí ó yé wọn wípé nítorí wọ́n tẹ̀lé òun, nítorí wọ́n kọ gbogbo sílẹ̀, wọ́n sì fi òun ṣe Olúwa àti Olùgbàlà wọn, wípé èrè púpọ̀ nínú ayé yìí àti ní ayé tí ń bọ̀ ni yóò jẹ́ tiwọn. Ohun tí a sọ̀rọ̀ lé lórí lónìí, bí o bá fiyèsí dáradára, bí o bá kẹ́kọ̀ọ́ dáradára, bí o bá gbọ́ràn dáradára, ó rí wípé èrè ńláńlá nínú ayé yìí àti nínú ayé tí ń bọ̀, àǹfààní nípa ti ara, àǹfààní nípa ti ẹ̀mí ni yóò jẹ́ tirẹ̀. Bí o bá lè mọ kí ni ó jásí láti máa tọ Jésù Kristì lẹ́yìn, ó ní, ẹ máa tọ̀ mí lẹ́yìn, èmi ó sì sọ yín di apẹja ènìyàn. Bí o bá wo àyíká wa nínú ìsìn wa lónìí, ó rí wípé àwa tí a wà níhìn akéré níye. Wo àyíká. Bí o bá ní àǹfààní láti kà wá ní ìkọ̀ọ̀kan, ó rí wípé akéré níye púpọ̀. Síbẹ̀síbẹ̀, a mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń gbé ní ìtòsí wa ni ó jẹ́ wípé èdè Yorùbá ni wọ́n ń sọ. Kí ló dé tí ó jẹ́ wípé àwọn wọ̀nyí ó ṣeéṣe a fà wọ́n, wọn ò fà, a pè wọ́n, wọn ò wá, a ní kí wọn kí ó wá jọ́sìn pẹ̀lú wa, a ò rí wọn? Ohun tí ó ṣẹlẹ̀ ni wípé ó ṣeéṣe kó jẹ́ pé àwa fúnra wa pàápàá, a kò tí ì gbọ́ràn ní ẹ̀kúnrẹ́rẹ́ sí ìpè tí Ọlọ́run fi pè wá. Nítorí pé bí a bá ní ìgbọ́ràn sí ìpè tí Ọlọ́run fi pè wá, ó sọ wípé, ẹ máa tọ̀ mí lẹ́yìn, ó ní gẹ́rẹ́ tí a bá ti ṣe bẹ́ẹ̀, tí a bá tò ń lẹ́yìn ní kíkún, ó ní òun ó sọ wá di apẹja ènìyàn. A rí wípé nígbà tí àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristì, kí wọn kí ó tó bá Jésù pàdé, tí wọ́n ń pẹja, ẹja tí wọ́n ń pa ó kéré níye. Ìgbà mìíràn wọn kò tilẹ̀ rí ẹja kankan láti pa, ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ tí Jésù Kristì tí ó ti ní àǹfààní láti wọ ìgbésí ayé wọn,
ari wi pe awon won kun akunwo sile akunfaya bi awa papa bi abatele jesu ni ese ogbeji ti an tele ni okan ojokan ti a ko je ko fi wa sile ti awa papa ti a ko fi sile a ri wi pe yo so wa di apeja eniyan bi o ti le je wi pe ipejo po wa nisisiyi o kere die bi o ti le je wi pe a ko ri opolopo awon eniyan nisisiyi o daju wi pe ojo ola yo dara o daju wi pe opolopo ni yo tele wa won si wa sihi o daju wi pe opolopo ni won o je alabapin pelu wa ninu ise esin olorun ati ninu igbala olorun ti ati muto wa wa sugbon ani lati jolo oto bi aba nfe di ogogorun ati egbegberun eniyan ti o ma josin ni waju Oluwa ninu ipejopo wa nihi gbogbo awon ijoko ti o sofo won yi bi aba nfe ki agutan Jesu ki o wa ki olorun ki o si lo wa lati mu won wa bi awa papa bi aba tele Jesu Christi ni timotimo a ri wi pe ohun ti o ti se leru wi pe ohun o so wa di apeja eniyan o daju wi pe yo se dandan mo ni o daju wi pe yo mu ileri re se nitori be o ye ki a biyesi ohun ti a fe so loni gidigidi ki a mo bi a se ntele Jesu eni kokan ninu wa ninu aye yi ni a ntele eni kan o se se ki a ma rin ni ipa ona kan o seese ki a ma tele igbesi aye enikan ti o jo wa loju gege bi olowo gege bi omowe gege bi eni ti o ni igboya sugbon ki a mo we pe eni ti a ntele ati ona ti a rin o ni yo fi han ibi ti a o pari igbesi aye wa si ki se apejuwe fun wi pe bi a ba wa ninu oko ayokele ti a ko mo ona ibi ti a nlo ti a si ntele elomiran ti o wa ninu oko ayokele o daju wi pe ibi ti eni yi ba pari ireje re si ibi ti o ba pari irin ajo re si ibe na ni awa ti a ntele ni a o pari irin ajo wa si ibute ti o ba ti gunle ibute kan na yi ni awa paapaa yo ti gunle nitori be o ye ki a mo kini a nso nipa titele Jesu a o so ikini igbesi aye elese ikeji ipe lati tele Kristi iketa ibute awon omoleyin Kristi eyi ni ni ibi ti a o le pari irin ajo ti emi wa si bi a ba tele Jesu ni tooto je ki a wo lekan si lati Matthew ori kerin ese ikokandinlogun o si wi fun won pe e ma to mi leyin emi o si so yin di apeja eniyan ibere ti o ye ki a bere ni wepe bi a ko ba tele Jesu Kristi tabi ki a kunkun wepe ki a to mo Jesu ki a to ma tele Jesu kini awon ohun ti a n tele kini awon eni ti a n tele leyin eyi ni o je ki a wo ikini ninu ikoko eko wa igbesi aye awon elese ninu Ezekieli ori ketala ese iketa bayi le Oluwa Olorun wi egbe ni fun awon asiwere woli ti won tele emi ara won won ko si ri nkan eyi ni an so nipa awon ti ko mo Olorun awon ti ko ni Jesu awon ti ko ni oro Olorun wi pe ohun ti won tele ni emi ara won bi a ba n so nipa emi ara eniyan e je iro inu wa e je ohun to n jale lati inu okan.

fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wípé ohun tó jáde láti inú ọkàn wọn wípé nípa ti ẹ̀mí wọn ara wọn ni wọ́n ń tẹ̀lé ohun tí ó jẹ́ ni pé kí a ṣe àpèjúwe a lè rí ẹnìkan bóyá ẹnìkan ṣe ọ́ àti rí ọ̀rọ̀ ọlọ́run ẹni tó bá ń tẹ̀lé jésù a mọ kíni irú ìwà tí ó yẹ kí ó hù kíni ó yẹ kí ó ṣe ṣùgbọ́n ẹ̀mí rẹ nínú ọkàn rẹ lọ́run ìdánwò a máa dé a máa sọ fún ọ wípé kí o gba irú ẹni bẹ́ẹ̀ létí a máa sọ fún ọ wípé kí o bú irú ẹni bẹ́ẹ̀ tàbí kí o ṣépè fún tàbí pé ẹ̀mí rẹ nínú ọkàn a máa sọ fún ọ wípé nítorí ìdánwò ti ara wípé kí o búra kí o sọ pé tí ó bá jẹ́ èmi ni mo ṣe bẹ́ẹ̀ kí nǹkan báyìí kí o ṣe mí bí ò bá jẹ́ bẹ́ẹ̀ kí nǹkan báyìí kí o ṣe lágbájá àti àwọn ọmọ rẹ̀ o sọ wípé àwọn tí wọn ò tẹ̀lé jésù ọkàn ara wọn ọkàn tí ń bínú ẹ̀mí gbígbóná o ni wọ́n máa ń tẹ̀lé nítorí bẹ́ẹ̀ kí a mọ̀ wípé àwọn tí wọn ò ní ọlọ́run àwọn tí wọn ò mọ ọlọ́run nǹkan tí ó ń jáde láti inú ọkàn wọn o ni wọ́n máa ń tẹ̀lé èrò kérò tó ń jáde láti inú ọkàn wọn o ni wọ́n máa ń tẹ̀lé àti ìwà tí kò dára ìwà tí kò mọ́gbọ́n wá ìwà tí ó jẹ́ ìwà otí ṣe kúpani o ni wọ́n máa ń tẹ̀lé ẹ jẹ́ kí a wo àwọn ọba kìíní orí kọkànlélógún láti ẹsẹ̀ kẹrìndínlọ́gbọ̀n àwọn ọba kìíní orí kọkànlélógún ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n kí a kún òkà láti ẹsẹ̀ kẹẹ̀dọ́gbọ̀n ṣùgbọ́n kò sí ẹnìkan bíi Ahabu tí ó ta ara rẹ̀ láti ṣèṣe búburú níwájú olúwa ẹni tí Jezebeli aya rẹ̀ ń tì ó sì ṣe ohun ìríra gidigidi ní títọ òrìṣà lẹ́yìn gẹ́gẹ́ bí gbogbo ohun tí àwọn ará Amori ti ṣe tí olúwa ti lé jáde níwájú àwọn ọmọ Israeli ohun tí a ń sọ nìyí ni wípé Ahabu ó jẹ́ ọmọ Israeli kì í ṣe bẹ́ẹ̀ nìkan ó jẹ́ ọba ṣùgbọ́n ó lọ fẹ́ obìnrin àjèjì ó lọ fẹ́ abọ̀rìṣà láti ìlú àwọn àjèjì nígbà tí abọ̀rìṣà yìí wá sínú ilé Ahabu tí ó di ayabìnrin tí ó di aya fún Ahabu Jezebeli máa ń tì gbọ̀ngbọ̀n láti ṣe ohun tí kò tọ́ ohun tí kò dára láti ṣe ìbọ̀rìṣà ó wá sọ wípé Ahabu yìí ó ṣe ohun ìríra gidigidi ní títọ òrìṣà lẹ́yìn a sọ wípé lẹ́ẹ̀kínní àwọn ènìyàn tí wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀ wọ́n máa ń tẹ̀lé ẹ̀mí ara wọn ọkàn ara wọn lẹ́yìn ìkejì wọ́n máa ń tẹ̀lé àwọn ìmọ̀ràn yálà ìmọ̀ràn tí a yá ìmọ̀ràn tí ọkọ ìmọ̀ràn àwọn abọ̀rìṣà ìmọ̀ràn àwọn aláìlọ́lọ́run bí o bá rí àwọn ènìyàn ó ṣeéṣe kí wọ́n máa wá sí ilé ìsìn ṣùgbọ́n nínú ilé wọn bí wọ́n bá fẹ́ ìmọ̀ràn àwọn tí kò mọ ọlọ́run àwọn tí kò mọ bíbélì àwọn tí ìgbésí ayé tiwọn kò gún dáradára àwọn tí ó jẹ́ pé àwọn pàápàá wọn ò tí mọ ọ̀nà ìhìnrere ọ̀nà ìmọ́lẹ̀ àwọn ni wọ́n máa lọ ń bèrè ìmọ̀ràn lọ́wọ́ rẹ̀ ó ṣeéṣe bóyá wọ́n fẹ́ gbéyàwó ni bóyá wọ́n fẹ́ ṣiṣẹ́ ni bóyá wọ́n ní nǹkan mìíràn tí ó jẹ́ wípé ó ń dà wọ́n lọ́kàn rú láàrin ọkọ sí aya àwọn tí wọ́n máa ń bèrè ìmọ̀ràn lọ́wọ́ rẹ̀ ni àwọn tí kò lọ́lọ́run àwọn abọ̀rìṣà èyí ni Ahabu ṣe nítorí pé kò tẹ̀lé ọlọ́run ó tẹ̀lé ìmọ̀ràn Jezebeli aya rẹ̀ ó ní aya rẹ̀ ló ń tì í yẹ kí n bí ọ léèrè ìwọ tí ó sọ pé o jẹ́ onígbàgbọ́ tó jẹ́ wípé bóyá o ti fẹ́ ìyàwó ṣùgbọ́n ìyá rẹ̀ òun ló ń tì ọ́ gbọ̀ngbọ̀n wípé má gbà fún obìnrin yẹn o nítorí tó bá dejúlẹ̀ fún tó bá ń fi ogbo nǹkan hàn tó bá fi inú tan ní àwọn obìnrin wọ́n ṣe é gbẹ́kẹ̀lé o ìyá rẹ̀ òun ló ń tì ọ́ gbọ̀ngbọ̀n ó ṣeéṣe ìwọ tó jóbìnrin tó ti lọ́kọ tó wà nílé ọkọ bí ohun kékeré kan bá ti ṣẹlẹ̀ ó di kí o mú gèlè rẹ kí o mú ìbòrùn rẹ kí o gbọ̀dọ̀ ìyá rẹ lọ ìyá rẹ ló ń tì ọ́ gbọ̀ngbọ̀n láti sọ àti láti ṣe ohun tí kò tọ́ sí ọkọ rẹ èyí ni Ahabu ṣe ó tẹ̀lé òrìṣà lẹ́yìn nítorí pé aya rẹ̀ òun ló ń tì í láti sọ àti láti ṣe ohun tí kò tọ́ àwọn ọba kejì orí kẹtàlá ọba kejì orí kẹtàlá ẹsẹ̀ ìkejì òun sì ṣe èyí tí ó burú lé ojú olúwa ó sì tẹ̀lé ẹ̀ṣẹ̀ Jeroboamu ọmọ Nebati ẹni tí ó mú Israẹli ṣẹ̀ òun kò sì lọ kúrò nínú rẹ̀ a tún sọ fún wa níhìn-ín ẹnìkan tí ó jẹ́ ọba tí ó ń ṣe ohun tó burú níwájú olúwa nítorí pé ó tẹ̀lé ẹ̀ṣẹ̀ Jeroboamu ọmọ Nebati èyí ni a máa rí ní ibi tí a ń gbé èyí ni a máa rí ní àdúgbò wa wípé àwọn ọmọ kéékèèké ó ṣeéṣe bóyá wọ́n ti rí àwọn kan tí wọ́n máa ń jó nínú ẹ̀rọ.

gbàlà wọn máa sọ wípé ẹ ṣe dapọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ à ń fẹ́ àwọn òṣìṣẹ́ à ń fẹ́ àwọn àjèrè ọkàn à ń fẹ́ àwọn tí ó máa darí àdàpọ̀ ojú ilé jẹ́ kí a fi wọ́n sílẹ̀ náà jẹ́ kí wọn kí ó gbọ́ ọ̀rọ̀ ọlọ́run jẹ́ kí ẹ̀mí ọlọ́run jẹ́ kí ó ṣe àwárí ọkàn wọn kí wọn kí ó ba lè ní ìgbàlà tòótọ́ kì í ṣe bẹ́ẹ̀ nìkan àwọn ẹlòmíràn tí wọ́n jẹ́ bí adarí ó ṣe ni láàánú wípé àwa tí a ṣẹ̀ṣẹ̀ sọ di adarí ní ìjọ àwọn elédè yorùbá tẹ́tí sílẹ̀ dáradára a kì í fún àwọn ènìyàn láàyè láti gbàdúrà dáradára èyí kò sì dára bẹ́ẹ̀ bí a bá ti parí ìsìn ó ṣeéṣe kí wọn máa sọ wípé a fẹ́ rí adarí wa àwọn elédè yorùbá nísinsìnyí tí a ṣẹ̀ṣẹ̀ ní adarí ó yẹ kí a gbádùn adarí wa bí a bá fẹ́ rí olùṣọ́ àgùntàn bí a bá fẹ́ rí tìbí bí a bá fẹ́ rí tọ̀hún kí ó lè lànà fún wa ó yẹ kí a gbàdúrà ó yẹ kí a gbàdúrà bí a bá ti ń parí ìsìn èyí kì í ṣe pé kí a jáde kí a lọ máa bá ara wa sọ̀rọ̀ níta kí a máa ṣẹ̀fẹ̀ níta bí a bá jẹ́ ẹni tí ó múra sílẹ̀ láti lọ sọ́run bí a bá jẹ́ ẹni tí ó múra sílẹ̀ fún bíbọ̀ Jésù Kristì ọ̀rọ̀ ọlọ́run yìí tí a gbọ́ ó yẹ kí a mú lọ sí orí eekun wa ó yẹ kí a gbàdúrà àgbàyanjú àgbàyọrí kí a mọ̀ wípé a ti bá ọlọ́run sọ̀rọ̀ a sì ti ní ìyípadà ọkàn nítòótọ́ yẹ kí ó yé ọ adarí ṣe gáfrà fún mi kí n bá ọ sọ̀rọ̀ ṣé o mọ̀ wípé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa tí a jẹ́ adarí ní elédè yorùbá nísinsìnyí a jẹ́ ẹni tí ó ń darí ìdàpọ̀ ojú ilé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kì í ṣe wípé àti tó tán ni a fi sọ wá di adarí kì í ṣe wípé àti jẹ́ nǹkan kan ni a fi sọ wá di adarí kì í ṣe wípé a ti ní gbogbo àwọn ẹ̀bùn ọ̀run ní ìgbésí ayé wa ni a fi sọ wá di adarí ó jẹ́ àǹfààní fún wa wípé kí àwa náà kí a lè ṣe díẹ̀ bí àwọn onígẹ̀ẹ́sì ti ń ṣe díẹ̀ kí àwa náà kí a lè ṣe díẹ̀ ṣùgbọ́n àwọn mìíràn wọ́n jẹ́ kí nǹkan wọ̀nyí wọ́n jẹ́ kí ó dí wọn lọ́wọ́ bí a bá ti parí ìsìn adarí kì í gbàdúrà mọ́ fún ara rẹ̀ adarí kì í gbàdúrà mọ́ láti lè ní ìgbàlà tòótọ́ láti lè ní ìsọdímọ́ bí ò bá tí ní ìsọdímọ́ àbí o rò wípé torí a ti sọ ọ́ di adarí èyí jẹ́ wípé ìsọdímọ́ ti fò mọ́ ọ bí àfòmọ́ àbí o rò wípé torí pé a ti sọ ọ́ di adarí agbára ìfikúnni ẹ̀mí mọ́ ọlọ́run ó ti fò mọ́ ọ gẹ́gẹ́ bí àfòmọ́ rárá ó yẹ kí a mọ̀ wípé a ní láti gbàdúrà kì í ṣe bẹ́ẹ̀ nìkan ẹlòmíràn bí a bá ti ṣetán mo fẹ́ lọ wo àwọn ará ìdàpọ̀ ojú ilé mi mo fẹ́ lọ bẹ̀rùn wò mo fẹ́ lọ wo lágbájá mo fẹ́ lọ wo tẹ̀mẹ̀dù ò ní gbàdúrà ò ní wọ́jú ọlọ́run ò ní gbàdúrà àgbàyọrí títí ó fi mọ̀ wípé o ti ní ìyípadà ọkàn bí àwọn ẹlòmíràn bí wọ́n ṣe ń wá bí wọ́n ṣe ń lọ nìyí láì ní ìfọwọ́kàn olúwa ìyípadà àtòkè wá nínú ọkàn wọn wọ́n máa ń rò wípé ìgbà tí a ti ń wá sí ilé ìsìn gbà tí a ti ń ka àkà sórí bíbélì gbà tí a ti ń ka bíbélì láràárọ̀ gbà tí a ti jẹ́ ẹni tó ń wá sí ìjọ deeper life wípé ó ti parí nìyẹn nítorí bẹ́ẹ̀ bí jésù bá dé à ń ba lọ sí ọ̀run ni kò rí bẹ́ẹ̀ a ní láti ní ìyípadà ìwọ náà ti rí ohun tí a ti ṣe àpèjúwe gẹ́gẹ́ bí ọkàn ọmọ ènìyàn gẹ́gẹ́ bí ó ti rí ọkàn tìrẹ gẹ́gẹ́ bí ó ti rí bí o bá gba ẹ̀mí ọlọ́run láàyè láti tan ìmọ́lẹ̀ ìre sínú ọkàn rẹ ó rí wípé àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ òtítọ́ wo ẹ̀kọ́ tí a kọ́ lónìí nínú wa inú ìwé mímọ́ wo àwọn tí ó ti ń tẹ̀lé Jésù wo Jákọ́bù wo Jòhánù wo bí wọ́n ti wá wo nǹkan tó ń jáde láti inú ọkàn wọn wo ọ̀rọ̀ tí wọ́n ń sọ láti ẹnu jáde wo ojú kòkòrò wo ìwà ipò nínú wọn wo bí wọ́n ṣe ń sọ pé kí àwọn kí ó wà níyìn kí àwọn kí ó wà lọ́hùn-ún tí Jésù ń sọ fún ọ pé ẹ̀yin ọmọ ẹ̀yìn báwo ni irú nǹkan wọ̀nyí tó ṣe wà lé ọkàn yín gbà tí àwọn mẹ́wàá tó kù gbà tí wọ́n gbọ́ wọ́n ní ìrunú èyí tí a ń sọ nìyí a lè máa sọ pé a ń tẹ̀lé Jésù a lè sọ wípé a jẹ́ ọmọ ẹ̀yìn wo àwọn èrò tí ó wà nínú ọkàn wa wo ìlépa tí ó wà nínú ọkàn wa wo ìgbéraga tí ó wà nínú ọkàn wa wo àwọn nǹkan mìíràn tí a kò gbọdọ̀ máa dárúkọ tí ó wà nínú ọkàn ọmọ ènìyàn tí a ní láti gbàdúrà lé lórí tí a ní láti sọ fún ọlọ́run wípé ọlọ́run yẹ mí wò ọlọ́run wá mi rí ọlọ́run wá di mi ọlọ́run wo inú ọkàn mi àwọn nǹkan bí ẹ̀gbin àwọn nǹkan bí ìwà búburú àwọn nǹkan tí kò ní lè bá ọ gbé àwọn nǹkan tí kò yẹ níwájú rẹ àwọn nǹkan tí ó sọ mí di aláìtọ́ aláìyẹ níwájú rẹ bá mi mú wọn kúrò èyí ni àdúrà tí a ní láti gbà kí a rí wípé a ti ní ìyípadà nítòótọ́ ẹlòmíràn a máa sọ wípé òun fẹ́ lọ rí ẹni tèbí òun fẹ́ lọ rí ẹni tọ̀hún gbàdúrà sọ fún ọlọ́run bá ọlọ́run sọ̀rọ̀ àwọn ẹlòmíràn sì nìyí bí a bá ti ń gbàdúrà bóyá àwọn ò fẹ́ gbàdúrà ni a ó rí wípé ẹlòmíràn

ọ̀kan wa. Ìkeje, kì í ṣe wípé mo jẹ́ olóyè nínú ìjọ bí bàbá ẹgbẹ́, bí diakoni, bí leader, láì di àtúnbí, tàbí kí ènìyàn kí ó kọ́ ilé ìsìn. Ọ̀pọ̀lọpọ̀ ló ṣeéṣe fún wọn láti kọ́ ilé ìsìn láì fi ẹ̀ṣẹ̀ sílẹ̀, láì ní ìgbàlà. Àwọn mìíràn tilẹ̀ máa ń gbèjà ẹ̀sìn, wọ́n ní bí o bá bú ìgbàgbọ́ pẹ́rẹ́, o ó rí pupa ojú omi. Ìyẹn ò sọ wípé o ti di ẹni ìgbàlà. Ohun tí a ń pè ní ìgbàlà ni wípé kí Ọlọ́run fún ara rẹ̀ pẹ̀lú oore ọ̀fẹ́ àti pẹ̀lú ẹ̀jẹ̀ tí Jésù ta sílẹ̀ lórí òkè Calvary, kí ó wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù, kí ó sọ ọ́ di ẹni ọ̀tọ̀, ẹni ọ̀tún, ẹ̀dá ọ̀tún. Yẹ kí a tún kà á lẹ́ẹ̀kan sí nínú Matthew orí kìíní ẹsẹ̀ 11. Matthew orí kìíní ẹsẹ̀ 11. Sì bí ọmọkùnrin kan, Jésù ni ìwọ pe orúkọ rẹ̀, nítorí òní yóò gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. Bí o bá jẹ́ ti Ọlọ́run ní tòótọ́, a ó ti gbà ọ́ là kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ. Èyí ni a ń pè ní ìgbàlà. Nígbà tí ènìyàn bá ní ìrírí ìdánilójú ìdáríjì gbogbo ẹ̀ṣẹ̀ nípa ìgbàgbọ́ nínú Kristi, èyí ni a ń pè ní ìgbàlà. Bí o bá ti tọ Ọlọ́run wá, o ti jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ, o ti kọ̀ wọ́n sílẹ̀, o sì ti bẹ̀bẹ̀ wípé kí Ọlọ́run kí ó dáríjì ọ́. Bí o bá jẹ́ bẹ́ẹ̀, o ní ìdánilójú ìdáríjì ẹbí ẹ̀ṣẹ̀, kò tún ní sí ní ọkàn rẹ mọ́. Èyí ni wípé o ti di ẹni tí a dáríjì. Nítorí lẹ́sẹ̀kẹsẹ̀, bí tí o bá ti ronú pọ̀wàdà gbogbo ẹ̀ṣẹ̀ rẹ, tí o sì gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́ nínú Kristi, Ọlọ́run yóò darí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí pátápátá ní ìṣẹ́jú àáyá. Yóò o sì wà ní àlàáfíà. Ohun tí a ń pè ní ayọ̀ ìgbàlà yóò jẹ́ tirẹ̀. Ìdánilójú wípé o ti bá Ọlọ́run lájà yóò sì jẹ́ tirẹ̀ pẹ̀lú. Nínú orin Dáfídì ni a ti ń rí tí olórin Dáfídì yìí tí ó ń gbàdúrà, tí ó sì ń sọ fún wa àbáyọrísí nígbà tí a bá bá Ọlọ́run lájà, àbáyọrísí nígbà tí ìgbàlà Ọlọ́run tí ó bá ti jẹ́ tiwa. Orin Dáfídì 151, orin Dáfídì orí 151 ẹsẹ̀ 12, mú ayọ̀ ìgbàlà rẹ padà tọ̀ mí wá. Bí ó bá jẹ́ tòótọ́ ni o ti ní ìgbàlà, ó rí wípé ayọ̀ ọ̀run, ayọ̀ wípé a ti dáríjì ọ́, yóò wà nínú ọkàn rẹ, ọkàn rẹ pàápàá yóò fòyẹ́. Gbogbo ẹ̀bi ìdálẹ́bi tí ó ti wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, a ó mú wọn kúrò. Ó ní ayọ̀ wípé nísinsìnyí o ti jẹ́ ti ọmọ Ọlọ́run. Èyí kì í ṣe ayọ̀ ti àwọn àgàbàgebè. Ayọ̀ ti àwọn àgàbàgebè kì í pẹ́, nítorí wípé ó ṣeéṣe bí wọ́n bá ní ohun kan nísinsìnyí, wọ́n lè ṣọpẹ́, wọ́n lè dúpẹ́, wọ́n lè fọ̀fáyọ̀. Ṣùgbọ́n ní ìṣẹ́jú 25 tàbí 30 ìṣẹ́jú lẹ́yìn náà, ayọ̀ tí wọ́n rò pé wọ́n ní ó ti fò lọ. Nítorí èyí ni Job ṣe ń sọ fún wa. Wo Job orí ogún ẹsẹ̀ 5, pé orin ayọ̀ ènìyàn búburú ìgbà kúkúrú ni, àti pé ní ìṣẹ́jú kan ni ayọ̀ àgàbàgebè. Bí a bá jẹ́ ẹni tí ò tí ní ìgbàlà, bí a bá jẹ́ ẹni tí kò tí gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà wa, gẹ́gẹ́ bí ẹni tí ó ti ní ìwẹ̀nùmọ́ nínú ẹ̀jẹ̀ Jésù, ó ṣeéṣe kí a kọrin fún ìgbà díẹ̀. Ó ṣeéṣe kí a ní ayọ̀ ọ̀sán kan tàbí òru kan. Ṣùgbọ́n ó sọ fún wa wípé orin ayọ̀ ènìyàn búburú fún ìgbà kúkúrú ni. Ó sì sọ fún wa wípé ayọ̀ àwọn àgàbàgebè ó jẹ́ fún ìṣẹ́jú kan. Ṣùgbọ́n ayọ̀ tí wà títí, ayọ̀ tí báni kálẹ́, ayọ̀ tí wà nínú ọkàn wa lóòrọ̀, lọ́sàn-án, lálẹ́, láti ọjọ́ kan dé ọjọ́ mìíràn, èyí ni ayọ̀ ìgbàlà. Tún kà á lẹ́ẹ̀kan sí nínú orin Dáfídì 151 ẹsẹ̀ 12, mú ayọ̀ ìgbàlà rẹ padà tọ̀ mí wá. Dáfídì tí ó ń gbàdúrà níhìn-ín, ó ti ní

ayọ̀ yìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n ó sọ ayọ̀ yìí nù nítorí ó padà sínú ọ̀ṣẹ̀, ó padà sínú àgbèrè, ó padà sínú èké irọ́ pípa, ó padà sínú kí a máa bo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀. A sì sọ fún wa wípé ẹni tí ó bá bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere, ṣùgbọ́n ẹni tó bá jẹ́wọ́ tó bá kọ̀ ọ́ sílẹ̀ ni yóò rí àánú gbà, nítorí wípé ó ti di apẹ̀yìndà, ó ti pàdánù ayọ̀ ìgbàlà Ọlọ́run tí ó ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Òun ló ṣe wá ń gbàdúrà wípé Ọlọ́run ní tòótọ́ mo mọ̀ wípé mo ti ṣe kà á láti ẹsẹ̀ ìkíní Ọlọ́run, ṣàánú fún mi gẹ́gẹ́ bí ìṣeun ìfẹ́ rẹ, gẹ́gẹ́ bí ìrọ́nú ọ̀pọ̀ àánú rẹ nu ìré kọjá àìṣòdodo ẹ̀ṣẹ̀ ìdálẹ́bi mi nù ú kúrò. Ó ní wẹ̀ mí lé àwẹ̀mọ́ kúrò nínú àìṣedédé mi, kí o sì wẹ̀ mí nù kúrò nínú ẹ̀ṣẹ̀ mi. Ó ní nítorí mo jẹ́wọ́ ìré kọjá mi o, nígbà gbogbo li ẹ̀ṣẹ̀ mi sì ń bẹ ní iwájú mi, ìwọ ìwọ nìkan ṣoṣo ni mo ṣẹ̀ sí tí mo sì ṣe búburú yìí níwájú rẹ. Ohun tí Ọlọ́run béèrè lọ́wọ́ ẹni tí ó fẹ́ ní ìgbàlà tòótọ́ nìyí wípé o ní láti jẹ́wọ́, o ní láti kọ̀ sílẹ̀ láì bo ohunkóhun mọ́lẹ̀. Ó sọ fún wa wípé ní ẹsẹ̀ ìkeje ó ní fi ewé ísòpù fọ̀ mí, èmi ó sì mọ́ wẹ̀ mí, èmi ó sì fojú ẹ̀gbọ̀n òwú lọ, mú mi gbọ́ ayọ̀ àti inú dídùn, kí àwọn egungun tí ìwọ ti rún kí ó lè máa yọ̀. Ó wá ń sọ fún wa wípé mú ayọ̀ ìgbàlà rẹ padà tọ̀ mí wá, mo ti pàdánù rẹ̀ ṣùgbọ́n mú o padà tọ̀ mí wá, kí o sì fi ẹ̀mí òmìnira rẹ gbé mi ró. Ó ń bẹ̀bẹ̀ wípé kí ìgbàlà Ọlọ́run kí ó lè jẹ́ tòun, kí òun má tún padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí mọ́, kí òun lè jẹ́ ẹni tí ń dúró ṣinṣin. A ó fún wa ní ìṣẹ́gun lórí gbogbo ẹ̀ṣẹ̀ tí ó ti kó wa lẹ́rú tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Bí ó bá jẹ́ wípé ní tòótọ́ ni a ní ìgbàlà Ọlọ́run, a ó gbà wá sílẹ̀ kúrò nínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí tí ó ti dè wá ní ìgbèkùn tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Bí ènìyàn kan bá wa kọ etí ikún sírú ìgbàlà ńlá bí èyí, onítọ̀hún jẹ́ aláìmoore, ó sì jẹ́ ènìyàn búburú, yóò sì gba ìdájọ́ ayérayé fún ẹ̀ṣẹ̀ rẹ̀, nítorí ó ní àǹfààní àti gba ìdáríjì, ó ní àǹfààní àti ní ìgbàlà, ṣùgbọ́n nítorí wípé ó ń dímọ́, nítorí wípé ó ń ṣe àgàbàgebè, nítorí wípé ó ń dágunlá, èyí kò kàn mí, ó pàdánù ìgbàlà Ọlọ́run, yóò sì pàdánù ire àti ìbùkún ayérayé, yóò jìyà ní ọ̀run àpáàdì títí ayérayé. Èyí ni ẹni tí ó kọ epistle sí àwọn Hebrew ni ó fi ń bi wá ní ìbéèrè kan tí ó ṣe pàtàkì tí ó láti dáhùn ní kẹ́lẹ́kẹ́lẹ́ ọkàn rẹ. Nínú Hebrew orí kejì ẹsẹ̀ ìkẹta ó ní àwa ó ti ṣe làá, bí àwa kò bá náà ní irú ìgbàlà ńlá bí èyí, àwa ó ṣe bọ́ lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run, àwa ó ṣe bọ́ lọ́wọ́ ẹrù ẹ̀ṣẹ̀ tó ń pa wá lọ kú yìí, tó ń pa wá kú lọ yìí. Ó ní àwa ó ṣe bọ́, bí àwa kò bá náà ní irú ìgbàlà ńlá bí èyí. Ó ní ìgbàlà tí a ń sọ nípa rẹ̀ yìí tí a tètè kọ́ bẹ̀rẹ̀ sí í sọ láti ọ̀dọ̀ Olúwa, ó jẹ́ èyí tí Jésù Kristì Olúwa wa fúnrara rẹ̀ tí ó ti wàásù rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àti tí a sì fi múlẹ̀ fún wa láti ọ̀dọ̀ àwọn ẹni tí ó gbọ́, àwọn apostoli, àwọn ọmọlẹ́yìn Jésù, wọ́n fi múlẹ̀ fún wa wípé tòótọ́ ni ìgbàlà yìí, wípé bí o bá gbàgbọ́ ìgbàlà yìí yóò jẹ́ tirẹ̀. Mo sì gbàgbọ́ wípé òní kúrò nínú àgọ́ yìí láì jẹ́ kí ìgbàlà Olúwa, ìtúsílẹ̀ ìdáǹdè Olúwa, ìràpadà Olúwa kí ó jẹ́ tirẹ̀, yóò jẹ́ tirẹ̀ lórúkọ Jésù. À ń wo nísinsìnyí kókó kẹta nínú ẹ̀kọ́ wa ti òórọ̀ yìí, ìwẹ̀nùmọ́ gbogbo ẹ̀ṣẹ̀, ìwẹ̀nùmọ́ gbogbo ẹ̀ṣẹ̀ pẹ̀lú ètùtù ẹ̀jẹ̀ Kristi. Ẹ̀jẹ̀ Kristi ṣe iyebíye láti wẹ ẹ̀ṣẹ̀ wa nù. Èyí ni Jésù fúnra rẹ̀ ló sọ fún wa nínú Matthew orí ìkẹrìndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Ó ní nítorí èyí lé ẹ̀jẹ̀ mi ti májẹ̀mú titun, kì í ṣe ti májẹ̀mú láéláé,
eje ti o fun oni idariji igbala idande ninu majemu lai lai o je eje eranko eje ewure tabi oboko sugbon so wi pe fun awon ti won gbe ni majemu titun leyin ti Jesu Kristo ti o ti ko fun wa o ni eye le eje mi ti majemu titun ti atasile fun opo eniyan fun imukuro ese seran ti wo pe ati so fun o igbala ni we pe amu ese re kuro o wa nso we pe eje Jesu ni atasile fun imukuro ese wo ni lefitiko ori iketadinlogun ese ikokanla lefitiko ori iketadinlogun ese ikokanla nitori pe emi ara nbe ninu eje emi si ti fi fun yin lati ma se tutu fun okan yin lori pepe ni nitori pe eje ni se etutu fun okan bi o ba fe etutu toto ebo arukun aroda fun awon ese ti o ti da bi o ba nfe aropo ti o se itewogba lodo olowa o nso fun o wipe eje Jesu nikan soso ni o le gba o kuro ninu idajo idalebi ti tori nitori ese re ninu Romo ori iketa Romo ori keta ese iketa le logun Romo ori keta ese iketa le logun gbogbo eniyan le o sa ti se ti won si kuna ogo olorun ko si eni ti o le wi awijare nitori gbogbo eniyan le o ti se won si ti kuna ogo olorun ese ikerin le logun awon eni ti an da lare lofe ki se wo pe an sanwo fun igbala lofe ki se wo pe abimi silesin lofe ki se wo pe mo nse ohun gbogbo ti mo le se awon rere ti mo nse won po ju gbogbo to wa lowo mi o ni awon eni ti an da lare lofe nipa ori ofe re nipa idande ti o wa ninu Jesu Christi wo ese karun di logbon eni ti olorun ti gbe kale Jesu Kristi ti Olorun ti gbe kale lati je etutu nipa igbagbo ninu eje re igbagbo ninu eje re lati fi ododo re han nitori idariji awon ese ti o ti koja ninu ipamora Olorun eje ki o ye wa nigba na we pe eje Jesu nikan soso ni o le se etutu fun ese re ati fun ese awon elomiran ninu Eberu ori kesan ese ikejilelogun Eberu ori kesan ese ikejilelogun o si fere je ohun gbogbo li a fi eje wenu gege bi ofin o nso fun ani we pe nigba aye ofin nigba aye majemo lai lai oni o fere je ohun gbogbo le a fi eje wenu ni akoko na iba je olori alofa funra re iba je awon omo lefi iba je awon omo israeli bi won ba dese si olorun gbogbo won pata ni an bere lo won we pe ki won mu eje eran ti apawa ti o je aropo won eje ti o fi se etutu fun won ati le so fun a wi pe ki se awon eniyan nikan sugbon awon ohun elo ti o wa ni ibi mimo tabi ibi mimo julo ni a fi eje eran ni a fi se iyasoto iwenumo won ki ohun ti a se lori awon pepe yi ki o le je itewogba lodo olorun eyi ni a fi so fun a wi pe o fere je ohun gbogbo ati eniyan ati ohun elo ni a fi eje wenu gege bi ofin ati lai si itaje sile ko si idariji yi so fun a wi pe lai je wi pe agba eje Jesu agba agbo ohun ti Jesu se lori igi agbelebo agba agbo oni bi ki ba se be ki yo si idariji ese ti amanka lopo igba o ye ko ye wa ninu Johanu kini ori kini ese ikeje ati ikesan oni sugbon bi awa ba rin ninu imole bi ohun ti nbe ninu imole awa ni idapo pelu ara wa eje Jesu ko si nkan mi eje Jesu Kristi omo re ni nwe wa nu kuro ninu ese gbogbo oni bi awa ba wa jewo ese wa
olooto ati olodo doli ohun lati dari ese wa jiwa ati lati wewanu kuro ninu aisododo gbogbo anfani wa fun enikokan wa loni lati ni iwenumo kuro ninu ese gbogbo o daju we pe bi o ba wa sodo Oluwa yo se fun o loroko Jesu eje Jesu lagbara tobe lati pa gbogbo ese rere eje Jesu lagbara tobe lati se iwenumo imukuro gbogbo ese pelu gbogbo abawon gbogbo egbin gbogbo alebo gbogbo aboko to wa ni igbese aye re ko si ose abofo kan laye to lagbara to sin ni pato eje Jesu Christi pelu ibuwon eje na le kan soso gbogbo ese re ni Olorun yo wenu Olorun yo da gbogbo ese re yo da won sinu oku igbagbe re je wo awon ese na ki o se ko won sile iba se ese aigboran ese agbere ni tabi ese panshaga tabi ese ole jija tabi ese wayawo fayawo sise tabi ese jibiti tabi iwa ibaje gbogbo o se se ko je ija jija siga mimu igbo mimu oti mimu tabi tete tita ni tire o se se ko je iborisha o si se se ko je wipe orisha tire ni awon oku egbe ti o so wipe o ma yi eyin won pada o so agba ile ti o ti ku o so won di orisha ti ansin o so won di orisha akunlebo gbogbo awon ese won yi ni olorun fe dariji o bi o ba le wa si ese agbelebo loni pelu igbagbo lo ti wipe o ti ku fun o ki o ba le ni iye ada lejo ki a le da olare akan omogi ki a le tu o sile o ta eje re sile lati gba ola lofe bi o ba wa bi o ba gbadura bi o ba toro idariji lowo olorun yo fun ni igbala yo si fun ni isegun o si le wa pe titi pelu olorun ni ayeraye nisisin bi o ti lo lati gbadura olorun ran wa leti pe ki a wo odo agotan olorun eni ti o ko ese aye lo bi o ba fe ki o ko ese re lo dide lori ese re ki o so fun olorun we pe gbogbo awon ese to ti da gbogbo awon ese to ti ku oleru to ku oleru gbogbo awon ese ti o di eru wo sori re wi pe o nfe ki olorun ki o mu kuro ranti wi pe eje Jesu le ati tasile oni nigba ti mo ba ri eje na emi o re yin koja o so fun a wi pe bi ati gbe ejo soke ile aginju be ni a ko le sha lai gbe omo eniyan soke wi pe enikeni ti o ba gba gbo ki o ma ba sebe sobon ki o le ni iye aini pekun oni eyi ni eje mi ti atasile oni eje yi ni ti majemu titun fun imukuro epolo ese opolopo okan oni awa o se la awa o se bo awa o se kuro ninu idajo olorun bi a ko ba na ni iru igbala nla bi eyi oni ki o kepe olorun o setan lati gba ola oni enikeni ti o ba wa sodo mi emi ki o taanu bi o ti wo ki o ri gbadura kepe oluwa awon ese ti o wa ni igbesi aye re omi oni bi abadake tarawa ba wa dake bi a ba bo ese mole a o le se rere sugbon bi a ba jewo bi a ba ko sile oni nigba na ni a o le ri anu olorun gba se o fe anu olorun se o fe igbala tooto se o fe ki amu gba sere kuro se o fe ayo igbala olorun se o fe iwenumo lati oke wa oni ki o kepe oluwa kepe oluwa nitori wipe Jesu Christi ti ku fun enikokan wa ki o ba le mu ese wa kuro jewo awon ese re ma bo won mole o je wa awon ese re o sese ko je ese agboran o sese ko je ti agbere o sese ko je ti ikobirin jo o sese ko je ti panshaga o sese ko je wipe ti rope pani o sese ko je ti ijajija tabi ole jija tabi fayawo o sese ko je wipe ji oni jibiti ni o iwa ibaje okuro ninu aye re o sin lo sile isin o nso fun a wi pe igbala olorun o ma ngba ni kuro lowo ese oni bi enikeni ba wa ninu kristi o di eda titun ohun atijo won ti koja lo kiyesi gbogbo won di otun se igbese aye re ti di otun abi o se wa ninu ese sibe sibe abi o je ikan ninu awon aborisha ikan ninu awon tin tatete ikan ninu awon ti o so oku agba ile di orisha se o je ekan ninu awon ti o je wipe o ma nje bo kaakiri o nse sahara fun awon orisa o ni ki o jewo fun olorun ki o jewo fun olorun bo je siga bo je oti bo je awon nkan e lo ti ku oleru
oni ki o jewo fun olorun ke a ba le dariji o ki igbala olorun isodotun iwenumo agbara ma lo ma se dese mo ki o le wo inu aye re gbadura lainu re ki o gbadura ki o so fun olorun wepe o nfe ki igbala to to igbala ti muni lati aye lo si orun ki o je ti re

bí àwọn ìṣẹ́kíṣẹ́, àwọn ìwé alálòpàáidà, ìwé oògùn, bí ó bá wà lọ́wọ́ rẹ, mú wọn jáde kí o dáná san wọ́n. Bí èrè ìbọ̀rìṣà bá ṣì wà ní ilé rẹ, kó wọn jáde kí o dáná san wọ́n. Bí àwọn aṣọ ẹgbẹ́ òkùnkùn, bí àwọn ẹ̀gbà ọrùn tí o gbà lọ́wọ́ àwọn alálòpàáidà, àwọn ẹlẹ́bọ lóògùn, bó bá wà níkàwọ́ rẹ, kó wọn jáde kí o dáná san wọ́n. Bí ó bá jẹ́ ìwọlé oṣù ń gbaradì pẹ̀lú àwọn nǹkan tí àwọn ará Egypt ń ṣe, tí àwọn tí ó wà nínú ayé ń ṣe, kó wọn jáde kí o dáná san wọ́n. Kí agbára Ọlọ́run kí ó ba lè jọba ní ìdílé rẹ. Kí iná ẹ̀mí mọ́ kí ó lè máa jó ní ìgbésí ayé rẹ. Kí àìsàn tí ó fi ara rẹ ṣe ibùgbé kí ó lè pòórá ní ìgbésí ayé rẹ. Kí àwọn nǹkan tí ọ̀tá ti fi sí ọ lára tí ó rìn káàkiri ara rẹ kí ó ba lè jáde kúrò ní ìgbésí ayé rẹ. Gba Olúwa gbọ́ kí o mọ̀ wípé títóbi ilé ẹni tí ń gbé inú rẹ. Jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù kí ó wọ̀ ẹ́ mọ́ láúláú. Gba Olúwa gbọ́. Gba Olúwa gbọ́. Kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè ṣe ọ ní nǹkan. Àti pé gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ ó dá lẹ́bi. Nítorí wípé tí Ọlọ́run lè ẹ̀yìn ṣe àti ẹni tí ń gbé inú yí tóbi ju ẹni tí ń gbé inú ayé lọ. Bí o bá bá wọn pàdé lé ojú àlà ẹ̀wọ̀ ló ṣẹ́gun wọn. Bí o bá bá wọn pàdé ní gbangba ìwọ̀ ló ṣẹ́gun wọn. Bí o sì jẹ́ ní ahéré tàbí ní abúlé ni o ti bá wọn pàdé, ìwọ̀ ló ṣẹ́gun wọn. Bí o jẹ́ ní ibi iṣẹ́, bí o jẹ́ níbi ọjà, ibikíbi tí o bá ti bá wọn pàdé gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ìwọ ni aṣẹ́gun. Má bẹ̀rù, ṣàgbàgbọ́ nìkan. Má bẹ̀rù, ṣàgbàgbọ́ nìkan. Fi ìgbàgbọ́ rẹ sínú Jésù Kristì Olúwa wa, kí o mọ̀ wípé títóbi lẹni tí ń gbé inú rẹ.

0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
1: Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín nítorí wípé a tún péjọ lónìí níwájú yín. Ẹ ti ṣe wá ní ẹni ìbùkún, ẹ ti fi ọ̀pọ̀lọpọ̀ ìbùkún dá wa lọ́lá. Oore ọ̀fẹ́ yín, àánú yín, agbára yín, ìtànṣán ìmọ́lẹ̀ ìhìnrere, gbogbo nǹkan wọ̀nyí ni ó ti farahàn ní ìgbésí ayé wa. Nítorí àánú yín lórí wa àti nítorí ìfẹ́ yín fún ọkàn wa tí ẹ kò fẹ́ kí a ṣègbé, ẹ jẹ́ kí a mọ ọ̀nà ìgbàlà, ẹ jẹ́ kí a mọ ọ̀nà ìyè. Àdúpẹ́ bàbá, ẹ gba ọpẹ́ àti ìyìn wa lórúkọ Jésù. Àdúpẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ìbùkún tí ẹ ti dà wá lé wa lórí. Àdúpẹ́ fún àwọn ọ̀pọ̀lọpọ̀ ohun tí ẹ ṣe ní ìgbésí ayé wa. Kí a tó ní ìpàdé ti àgọ́ àjọ, àti láti ìgbà náà ni ìbùkún yín ni ó ti ń ṣàn lórí wa. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa. Àdúpẹ́ wípé ẹ jẹ́ kí a mọ ọ̀nà ìgbàlà. Àdúpẹ́ wípé ẹ ṣe wá ní olóríire láti lè gbàdúrà àgbáyọrí sí ìgbàlà. Àdúpẹ́ fún ìyípadà ọkàn. Àdúpẹ́ fún ìdánilójú ọ̀run rere. Àdúpẹ́ wípé bí a bá fi ayé yìí sílẹ̀ nígbòóṣe, wípé a ó rí yín, a ó sì wà pẹ̀lú yín. Àdúpẹ́ fún àwọn ohun tí ẹ ti ń jẹ́ kí ó yé wa nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa ní orúkọ Jésù. Àdúpẹ́ fún ìpéjọpọ̀ wa lónìí. Àdúpẹ́ pé ẹ ti bá wa bẹ̀rẹ̀. Àdúpẹ́ fún àwọn ohun tí a ń gbọ́ gẹ́gẹ́ bí ẹ̀rí, gẹ́gẹ́ bí àwọn iṣẹ́ ìyanu tí ẹ ń ṣe. Àdúpẹ́, ẹ gba ọpẹ́ àti ìyìn wa lónìí. À ń bẹ̀bẹ̀ wípé ẹ ó là wá lójú, ẹ ó kọ́ wa, yóò sì lè yé wa dáradára bí ẹ ó ti pa àwọn ìbùkún wọ̀nyí mọ́ ní ìgbésí ayé wa. Àdúpẹ́ wípé ẹ ti gbọ́ àdúrà wa. À ń fẹ́ ìfarahàn yín ju bẹ́ẹ̀ lọ láàrin wa. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn ẹ̀rí tí a ń gbọ́. Àdúpẹ́ fún àwọn iṣẹ́ ìyanu ti ìyípadà ọkàn, iṣẹ́ ìyanu ti ìdánilójú ìgbàlà Ọlọ́run ní ìgbésí ayé wa, iṣẹ́ ìyanu ìsọdi mímọ́, iṣẹ́ ìyanu ìfẹ́ agbára ẹ̀mí mọ́kúni, iṣẹ́ ìyanu ìwòsàn àti ìdáǹdè àti ìtúnisílẹ̀ kúrò nínú túbú èṣù. Àdúpẹ́ fún ìpèsè Ọlọ́run fún àwọn ẹ̀rí tí a ń gbọ́, àwọn ẹ̀rí tí ó ń tó wa létí láti ẹkùn kọ̀ọ̀kan àti láti ọ̀pọ̀lọpọ̀ ibi tí a ti ṣe ìpàgọ́ ní oṣù kejìlá ọdún tí ó kọjá. A ní ọkàn ọpẹ́ àti ìyìn sí Ọlọ́run fún àwọn nǹkan tí ó ń ṣe àti àwọn nǹkan tí a gbàgbọ́ wípé yóò máa tẹ̀síwájú láti ṣe ní ìgbésí ayé wa. Lónìí, ohun tí ó dára fún wa láti gbé yẹ̀wò nínú ọ̀rọ̀ Ọlọ́run, òun ni bí a ó ṣe pa àwọn ìbùkún wọ̀nyí mọ́ nínú ọkàn wa, nínú ayé wa, ní ìdílé wa àti nínú ìjọ. Ó yẹ kí a lè wo inú ìwé mímọ́, kí a lè rí ọ̀nà kí a ó fi pa ìbùkún Ọlọ́run mọ́. Èyí ni a fi ń bá wa sọ̀rọ̀ lónìí lórí àkòrí yìí, ẹni ìbùkún. Ẹni ìbùkún, èyí jẹ́ ọkùnrin tàbí obìnrin, ọmọdé tàbí àgbà, lọkùnrin lóbìnrin. Bí a ṣe lè ní ìbùkún Ọlọ́run àti bí àwọn ìbùkún wọ̀nyí tí ó fi lè bá wa kálẹ́, èyí jẹ́ pé kí ó lè jẹ́ àjẹmọ́nú fún wa, kí ó lè jẹ́ ìbùkún tí a ní lónìí, tí ó sì wà títí pẹ̀lú wa títí a ó fi rí Jésù lójúkojú. Ohun tó ṣe ni láàánú ni wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ní ìbùkún Ọlọ́run. Ó ṣeéṣe bí a bá ní ìpàgọ́, yálà ní àsìkò Kérésìmesì tàbí ní àkókò ìgbà mìíràn tí a ní ìpàgọ́. Ṣùgbọ́n bí wọ́n ti ní àwọn ìbùkún wọ̀nyí, bẹ́ẹ̀ ni wọ́n sọ wọ́n nù nígbà tí àgọ́ bá parí. Ṣùgbọ́n ohun tí ó jẹ́ ẹ̀dùn wa, ohun tí ó sì kàn wá gbọ̀ngbọ̀n ni wípé ó yẹ kí a lè sọ fún ara wa nínú ìwé mímọ́ bí a ṣe lè ní ìbùkún Ọlọ́run. ti ibukun Olorun yi yo si ma tele wa ni ojo wa gbogbo. Ninu Bibeli ni atiri opolopo iwuri nipa bi ibukun Olorun se po ni igbese aye awon omo Israeli ati ni igbese aye awon omo ehin Jesu Christi ati ni igbese aye awon ti o gba Olorun gbo awon ti won gba Jesu Christi bo ti a si gba okan won la ninu majemu titun gbogbo awon iranse ti Olorun ran si awon eniyan re bi woli ninu majemu lailai bi awon aposteli ninu majemu titun ati Jesu Christi omo bibi Olorun kan soso papa gbogbo won ni won so fun wa bi a se le ni ibukun ni igbese aye wa ati bi a se le pa awon ibukun won yi mo je ki a wo oro Olorun ninu Deuteronomy ori 30 lati ese ikokandilogun emi pe orun ati ile jeriti yin le oni pe emi fi iye ati iku ibukun ati egun siwaju re nitori na yan iye ki iwo ki o le iye iwo ati iru omo re ki adronihi ki a wo ohun ti Olorun so fun awon omo Israeli ki a se mo we pe Olorun wa o yi pada bakan na ni lana loni ati titilai ife inu re we pe ki awon omo Israeli ki o ni ibukun ki ibukun yi ki o wa pelu won titi won fi pe aye sile ti won fi wa si odo Olorun ife inu re yi kan na o wa titi di oni fun awon omo Olorun fun awon ti o ti ba alaja nipa iwenumo eje Jesu Christi nipa kiko ese sile nipa wiwa idariji lodo Olorun nipa nini alaafia pelu Olorun nipa ise Jesu Christi lori igi agbelebo awon ti won ti ba Olorun laja ti won ti di omo Olorun ti won je eni igbala o je ife Olorun bakan na loni we pe ki a ni iye ki a ni ibukun ki a ni alaafia yi

ẹni tí ó ti wà ní ayé yìí fún ìgbà díẹ̀ wípé bí a bá fẹ́ sọ̀rọ̀ tí a rí wípé ọ̀rọ̀ yìí jẹ́ òtítọ́ a máa ń pe àwọn ẹlẹ́rìí sí ọ̀rọ̀ yìí a máa ń sọ wípé mo pe lágbájá àti tẹ̀mẹ̀dù jẹ́rìí ọ̀rọ̀ yìí àwọn ọ̀rọ̀ tí a bá fẹ́ fìdí rẹ̀ múlẹ̀ bí ọ̀rọ̀ wọ̀nyí bí ó bá ṣe nípọn tó bí ó bá ṣe jẹ́ òtítọ́ tó bí ó bá ṣe ṣe pàtàkì tó ni àwọn ẹni tí a pè jẹ́rìí ni wọ́n máa ń ṣe pàtàkì bákan náà níhìn-ín ni ọlọ́run fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ tí kò fẹ́ kí ẹnikẹ́ni kí ó rò wípé kì í ṣe òtítọ́ ọ̀rọ̀ tí yóò dúró títí ọ̀run àti ayé yóò fi kọjá lọ èyí ni ọlọ́run fi pe àwọn ẹlẹ́rìí tí ó tóbi àwọn ẹlẹ́rìí tí kò sí fún ìgbà díẹ̀ ó sọ fún ìsírẹ́lì òní ẹ̀ gbọ́ ó ní mo pe ọ̀run àti ilẹ̀ jẹ́rìí tìyín lé òní pé èyí jẹ́ kí ó yé wa wípé ohun tí ọlọ́run ń sọ ó ṣe pàtàkì tó bẹ́ẹ̀ tí ó fi ń fi ọ̀run àti ilẹ̀ jẹ́rìí gẹ́gẹ́ bí ẹlẹ́dàá ọ̀run òun ayé ó pe gbogbo ọ̀run àti gbogbo ayé ó fi wọ́n ṣe ẹlẹ́rìí òtítọ́ tí ó fi ìdí rẹ̀ múlẹ̀ níhìn-ín jẹ́ kí ó yé ọ nígbà náà wípé ohun tí ọlọ́run sọ fún wa níhìn-ín ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì ó sọ fún àwọn wọ̀nyí ó sì sọ fún wa wípé òun fi iyè àti ìbùkún síwájú wa ó sì sọ fún wa ohun tí ó yẹ kí a yàn ó jẹ́ kí ó yé wa wípé ìgbà tí òun dá ènìyàn ó dá wa gẹ́gẹ́ bí ẹni tí ó lè yan ohun tí ó dára ẹni tí ó lè yan ọ̀nà tí a fẹ́ rìn ọ̀nà tí a fẹ́ tọ̀ àwọn ẹlòmíràn ní àìlẹ́kọ̀ọ́ ìhìnrere tí wọ́n jẹ́ ní àìní òye ohun tí a ń pè ní ìhìnrere jésù kristi tàbí àìlẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọlọ́run ní kíkún wọ́n a máa sọ wípé ọlọ́run ti ṣe àyànmọ́ àwọn tí yóò nígbàlà tàbí àwọn tí yóò ṣègbé àwọn mìíràn máa sọ wípé ọlọ́run ti yan àwọn tí ó jẹ́ wípé orí burúkú ni yóò wà títí láé ní ìgbésí ayé wọn wọ́n máa sọ wípé ọlọ́run ti yan ibi ikú àìsàn àìní ó ti yàn án mọ́ àwọn kan wípé ó ṣeéṣe kírú àwọn bẹ́ẹ̀ kí wọn kí ó gbàdúrà kí wọn kí ó gbà àwẹ̀ ohunkóhun tó wù kí wọn kí ó ṣe tàbí kí wọn kí ó lè ṣe wípé kò sí ìyípadà àyànmọ́ tí ó wà ní ìgbésí ayé wọn níhìn-ín ni ọlọ́run ti já irú àwọn bẹ́ẹ̀ ní koro ni ó ti dá wọn lẹ́bi ni ó ti pè wọ́n ní òpòrọ́ àti ẹlẹ́kọ̀ọ́ èké ó ní òun pe ọ̀run láti jẹ́rìí wípé kò sí àyànmọ́ ibi fẹ́nikẹ́ni wípé òun ti fún wọn ní iyè àti àlàáfíà àti ikú ó ní òun pe gbogbo ilẹ̀ kì í ṣe ní orílẹ̀-èdè nàìjíríà nìkan ó ní òun pe gbogbo ilẹ̀ gbogbo àgbáyé òun pe wọ́n jẹ́rìí wípé òun kì í yan ibi fún ẹnikẹ́ni wípé bí ibi àìsàn àìní bá wà fún ẹnikẹ́ni ó jẹ́ wípé irú ẹni bẹ́ẹ̀ kò mọ ọ̀nà ìtúsílẹ̀ kò mọ ọ̀nà ìgbàlà kò mọ ọ̀nà bí a ó ti yan ìyè àti ire ó ní nítorí bẹ́ẹ̀ kí ayé sọ pé ọlọ́run ni ó fún wa ní ibi ni ó yan ibi fún wa ní ìgbésí ayé wa ó ní nítorí náà ẹni tí ó lè dáyàn ni ẹnì kọ̀ọ̀kan wa yan iyè kí ìwọ kí ó lè yè ìwọ àti irú ọmọ rẹ ó tún wá tẹ̀síwájú nínú ẹsẹ̀ ogún ó ní kí ìwọ kí ó lè máa fẹ́ olúwa ọlọ́run rẹ àti kí ìwọ kí ó lè máa gba ohùn rẹ̀ gbọ́ àti kí ìwọ kí ó lè máa fara mọ́ nítorí pé òun ni iyì rẹ níhìn ni a ń sọ fún wa nípa ẹni ìgbàlà níhìn ni a ń sọ fún wa ọ̀nà ìgbàlà ó jẹ́ kí ó yé wa ó ní bí a bá fẹ́ ní àlàáfíà ó ní ọwọ́ wa ló wà bí a bá fẹ́ ní iyì ọwọ́ wa ló wà bí a bá fẹ́ ní ìgbé ayé àlàáfíà àti ọjọ́ gígùn ó ní ọwọ́ wa ló wà ó ní nítorí bẹ́ẹ̀ ó ní kí ìwọ kí ó fẹ́ olúwa ọlọ́run rẹ a sì mọ̀ wípé kò ṣeé ṣe fún ẹ̀dá láti fẹ́ olúwa ọlọ́run bí kì í bá ṣe wípé a kọ́kọ́ mọ ìfẹ́ ọlọ́run ní ìgbésí ayé wa nítorí ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni wípé ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ kì yóò kú ṣùgbọ́n yíyè ni yóò yè wípé irú ẹni bẹ́ẹ̀ kì yóò ṣègbé nítorí bẹ́ẹ̀ bí o bá mọ ìfẹ́ ọlọ́run ó jẹ́ mọ̀ nígbà tí ọlọ́run bá

0: ni asale yi ni gbogbo eti satani to ko si o lara to ko si o ninu to ko si o lopolo lese kese bi a ba tin daruko jesu ni won ko ra loruko jesu mo kan nipa okunrin alarun egba kan ti ijo city won na ti kan nipa re ti esu ti o ti so di edun arinle ti ko se le ran ara re lowo fun odun mejidin logoji gbako o ri iranlowo gba iranlowo nla o si ri iwosan awosheha o ri igba lodo jesu christi eni tin ji oku dide were bi eni tin ji ni loju orun jesu yi kan na o wa loni agbara re ko si yi pada obirin kan ti oni ti emi ailera to ti de loko to teba fun odun mejidinlogun o di eni ti o gba idande laarin iseju aya pelu agbara kristi ti ki kuna ti ko si le kuna laye mo gbagbo we pe kristi pelu agbara nla re o wa nihin lasale yi bi o ti se ti awon wonyi yo se ti re pelu loruko jesu gbogbo wa ni atika ti obirin onisun eje ti o jiya jiya to si na ohun gbogbo ti o nito to se we pe kaka ki ewe agbon re ki o de nse lo nle si eni ti esu foju re gbole ninu esun eje fun odun meji lagbako sugbon nigbati o se alabapade jesu o gba iwosan lese kese lati fi idi re mule we pe awotan wa fun gbogbo arun ti awon eniyan pe ni ko sese okunrin were ara gadara ti awon emi esu legioni ti won roro ti won fi inu re se ibogbe ni awon ara ile ati aladugbo re ti won ti tanu ti won so wi pe orun eleyi koja sesese sugbon nigbati jesu de ibe ti kristi so oro ase oro agbara logan ni atu okunrin na sile o ti wa da wa loju gbangba bayi we pe ni waju olorun ko si aisan tabi arun kankan ti o nje ko sese mo si gba we pe asale iyanu tire o ti de mo ni ise iyanu tire o de lasale yi loruko jesu ama sare wo koko meta ti a gbe yewo ninu iwasu yi bi abati npari lese kese lo dide to gba ise iyanu tire arun aso wo pe o de bo se gbogbo awon nkan to de o nisisiyi won so fun wo pe o de bo se a o so di ominira loruko jesu koko kini awon akanse ise iyanu ti olowa se awon akanse ise iyanu ti olowa se koko keji awotan awon aisan gbogbo ti olowa se awotan awon aisan gbogbo ti olowa se koko keta ategun akaso sinu iwosan ti olowa nse ategun akaso sinu iwosan ti olowa nse ikini awon akanse ise iyanu ti olowa se ninu exodus ori kerinla ese ikokanlelogun ati ikejilelogun exodus ori kerinla ese ikokanlelogun ati ikejilelogun Mose si na owo re si oju okun Oluwa si fi afefe lile ila orun mu okun bi seyin ni gbogbo oro na o si mu okun gbe omi na si pinya awon omo Israeli si lo ninu aarin okun ni ile gbigbe omi si se odi si won li owo otun ati li owo osi ori ohun ti olorun se nihin nígbà tí ó fi ara rẹ̀ hàn, tí ó jẹ́ wara rẹ̀ wípé òun ni Ọlọ́run alágbára nínú ayé. Tí àwọn bí o bá ní ìgbàgbọ́ tó lágbára, yóò ṣe ohun mẹ́rìírí ní ìgbésí ayé rẹ, ohun àrà ọ̀tọ̀ ní ìgbésí ayé rẹ, lórúkọ Jésù. Níhìn yìí ni a rí wípé ó ṣe ohun tó jẹ́ kàyéfì fún àwọn tí ó ní ìgbàgbọ́ tó gbópọn. Ọ̀pá lásán, bí a ṣe máa ń sọ ní èdè wa, ni Mose náà sójú òkun, tí òkun yìí tí ó sì pínyà. Ọ̀pá lásán yìí náà tí a nà sí òkun pọpa, tí ó pin níyà, a gbàgbọ́ wípé kì í ṣe omi pẹ́sẹ́pẹ́sẹ́ tí a rò wípé bóyá kò ṣe nkankan, ni a pín níyà nítorí odò yìí jìn tó bẹ́ẹ̀, tí ó jẹ́ wípé ó gba gbogbo ogun Pharaoh lọ tó ń tẹ lẹ́ṣin, àti gbogbo àwọn tí ó ń kọjú ìjà sí àwọn ọmọ Ísíráẹlì. Síbẹ̀síbẹ̀, bí òkun yìí ṣe jìn tó, tí ó sì fẹ̀, tí ó sì ní ìjì líle lójú agbami rẹ̀ tó, kìkì ọ̀pá tí a nà sójú rẹ̀ ní ìgbàgbọ́, ní ìgbọràn sí àṣẹ Olúwa ló pín odò yìí níyà. Ọ̀pá yìí náà ni a fi lu àpáta tí omi jáde fún ọ̀kẹ́ àìmoye ènìyàn láti mu. Jẹ́ kí ó yí ọ wípé wọn kò nílò láti lu àpáta yìí nígbà ọ̀kẹ́ àìmoye kí omi kí ó tó tú jáde fún ọ̀kẹ́ àìmoye àwọn ènìyàn. Fífi ọ̀pá lu àpáta lẹ́ẹ̀kan ṣoṣo ti tó láti bá àìní ọ̀pọ̀lọpọ̀ pàdé. Èyí ni ó jẹ́ kí ó dá wa lójú wípé bí a bá wo ìwé mímọ́, kò nílò wípé a ń gbá àwẹ̀ ní ọ̀kẹ́ àìmoye ìgbà kí ìṣòro wa kí ó tó tán. Kò nílò wípé a ń gbàdúrà fún ọ̀pọ̀lọpọ̀ ọdún tàbí oṣù tàbí ọjọ́ kí àwọn kò ṣeé ṣe nínú ìgbésí ayé wa kí wọn kí ó tó kásẹ̀ nílẹ̀. Ní àṣálẹ́ yìí, bí o bá ti ń gbọ́ tí a ń gba àdúrà ṣókí, àdúrà ṣókí yìí ni yóò lé gbogbo àwọn àrùn, gbogbo àwọn àìsàn, gbogbo wàhálà tí ó wà ní ìgbésí ayé rẹ, yóò lé wọn lọ lórúkọ Jésù. Nínú Matthew orí kẹjọ ni a ti rí ohun tí ó yanilẹ́nu kà. Bí balógun ọ̀run bí ó ti ń sọ fún Jésù, yẹ kí n kà á sí ọ létí. Nínú Matthew orí kẹjọ láti ẹsẹ ìkarùn-ún ni a rí wàhálà tí ó dojúkọ ilé balógun ọ̀run yìí. Ṣùgbọ́n nínú ẹsẹ ìkẹjọ, balógun ọ̀run náà dáhùn, ó sì wí pé, Olúwa, èmi kò yẹ tí ìwọ ìbá fi wọ abẹ́ òrùlé mi, ṣùgbọ́n sọ́kìkì ọ̀rọ̀ kan, kì í ṣe ọ̀rọ̀ púpọ̀, sọ́kìkì ọ̀rọ̀ kan, kì í ṣe àdúrà tá ń gbà tá ń lami lójú, sọ́kìkì ọ̀rọ̀ kan, kò nílò wípé a ń yíra nílẹ̀ kí Ọlọ́run kí ó tó gbọ́, sọ́kìkì ọ̀rọ̀ kan, kò dìgbà tí a bá gbàdúrà títí àfẹ̀mọ́júmọ́ kí Ọlọ́run kí ó tó mú kò ṣeé ṣe ìgbésí ayé wa kí ó tó mú kúrò, ṣùgbọ́n sọ́kìkì ọ̀rọ̀ kan, a ó sì mú ọmọ ọ̀dọ̀ mi lára dá. Mo gbàgbọ́ wípé èyí ni ìwọ náà ń sọ fún Olúwa ní àṣálẹ́ yìí, wípé kìkì ọ̀rọ̀ kan, bí a bá ti ń dárúkọ Jésù, bí a bá ti ń gbàdúrà, bí o bá ti ń gbọ́ àmì tí àwọn ènìyàn Ọlọ́run ń ṣe, bẹ́ẹ̀ ni gbogbo àwọn wàhálà tí ó wà ní ìgbésí ayé rẹ, bẹ́ẹ̀ ni wọ́n máa gba gèrè lórúkọ Jésù. Wo ohun tí Jésù wa sọ fún wa nípa ìgbàgbọ́ ọkùnrin yìí. Ó ní ẹsẹ̀ ìkẹwàá nígbà tí Jésù gbọ́ ẹnu yà á, ó sì wí fún àwọn tí ó ń tọ̀ lẹ́yìn pé, lóòótọ́ ni mo wí fún yín, èmi kò rí ìgbàgbọ́ ńlá bí irú èyí nínú àwọn ọmọ Ísíráẹlì. Ẹsẹ̀ ìkẹtàlá, Jésù sì wí fún balógun ọ̀run náà pé, máa lọ, bí ìwọ ti gbàgbọ́, bẹ́ẹ̀ ni kí o rí fún ọ. Èyí ni Olúwa ń sọ fún ọ ní àṣálẹ́ yìí, bí ìwọ ti gbàgbọ́, ṣé o gbàgbọ́ pé àfọ́jú yóò ríran? Ṣé o gbàgbọ́ wípé adití yóò gbọ́ràn? Ṣé o gbàgbọ́ wípé ẹni tó yarọ yóò dìde, yóò rìn, yóò fò, yóò sáré? Ó ní kí o dìde, kí o máa lọ, kí o rí fún ọ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ. Bí a ti ń sọ̀rọ̀,
1: ki o ma wo awon ohun ti o wa ni ago ara re nitori wipe oni ni ojo ti re mo ni oni ni ojo ti re gbogbo awon ti a ti ka sile won yi ti o gba ise iyanu lati owo olowa eni ti o nso ko sese di sise ti o si nwo igba arun lofe oun lo ni ogun awotan fun ohun ti araye pe ni arun ko gbogun oluwa yi ko ye pada nitori o so fun wa ninu malaki ori keta ese kefa oni nitori emi ni oluwa emi ko yi pada emi ni oluwa titi di ojo ni ti a fi soro yi oluwa o ye pada agbara e kokuna ko si ni kuna lae loruko jesu aka nipa jesu we pe jesu christi okan na ni le ana ati ni oni ati titi lae ni koko keji ni ati nwo awotan awon aisan gbogbo ti jesu se awotan awon aisan gbogbo ti jesu se mo fe ki o ma fi oju ba lo bi a o ti ma ka lati Matthew ori kejo Matthew ori kejo lati ese ikini nigbati o ti ori oke sokale opo eniyan nto leyin si wo adete kan wa o teri ba fun o wi pe olowa bi iwo ba fe iwo le so mi di mimo adete yi o so wi pe mo mo wi pe o ki ba ti agbara re kokona ri mo si mo wi pe bi iwo ba fe iwo le mu ete mi kuro iwo le so mi di mimo jesu si na owo re o fi ba o wi pe mo fe iwo di mimo loju kana mo fe ki o fala si di loju kana nitori wi pe lale yi loju kana a mo arun re kuro loju kana oju afoji yo riran lese kese bi a ba ti nke pe roko oluwa loju kana ete re si mo eyi ni oluwa yo se lasale yi ni Matthew ori ogun lati nka nisisiyi Matthew ori ogun lati ese ikeje le logbon Jesu si dese duro o pe won o si wi pe kili eyin fe ki emi ki o se fun yin won si wi fun o pe olowa ki oju wa ki o la be ni Jesu saanu fun won Jesu yo saanu fun o yo mo esan re koro o si fi owo ton won loju logan bi o ba je eni ti o gbo ide wa daada o ri wi pe bi a ba nso wi pe loju kan na bi a ba nso wi pe logan bi a ba nso wi pe lese kese gbogbo re tumo si ohun kan na nigba ti o so wi pe logan o nso fun a wi pe loju kan na lese kese oju won la oju re yo la won si to leyin bi Matthew ti so fun wa wi pe ise iyanu Jesu o ma nsele loju kan na be ni Mark papa lo so fun wa wi pe ise iyanu Jesu ki se wi pe ka lo ka bo ka to ri ni Mark ori keji ye ki orin ole ti wo pe eni ti an ka nipa re nihi o je eni ti o ni arun egba wo lati ese iketa won si wa sodo re won gbe enikan ti o li egba to wa eni ti awon merin gbe sugbon ki a wo nisisi ohun ti olorun se o wa so fun ani ese ikewa sugbon ki e le mo pe omo eniyan le agbara le aye lati dariji ni o wi fun elegba na pe mo wi fun o dide gbe akete re ki o si ma lo ile re o si dide kini oro ti o tele e so fun mi ki n gbo ó ní ó sì dìde lójú kan náà ó sì gbé àkété náà ó sì jáde lọ lí ojú gbogbo wọn tó bẹ́ẹ̀ tí ẹnu fi ya gbogbo wọn wọ́n sì yin ọlọ́run lógo wípé àwa kò rí irú èyí rí èyí ni à ń pè ní iṣẹ́ ìyanu mary yìí rí àwa kò rí irú èyí rí wo Marko orí keje Marko orí keje ohun tí mo fẹ́ kí ó yí ọ ni wípé nígbàtí Jésù bá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ìyanu lójú kan náà lọ́gán lẹ́sẹ̀kẹsẹ̀ bí a ti ń gbàdúrà tí a ń képe orúkọ rẹ̀ bẹ́ẹ̀ ni yóò máa dábìrà ní ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa nínú Marko orí keje Marko orí keje láti ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n wọ́n sì mú ènìyàn kan wá sọ́dọ̀ rẹ̀ tí etí rẹ̀ di tí ó sì ń kólòlò wọ́n sì bẹ̀ẹ́ pé kí ó fi ọwọ́ rẹ̀ lé e ó sì mú un kúrò láàrin ìjọ ènìyàn lọ sí apá kan ó sì tẹ ìka rẹ̀ bọ́ lé etí nígbà tí ó tutọ́ ó sì fi ọwọ́ tọ́ lé ahọ́n ó sì gbé ojú sókè wo ọ̀run àti òkẹ́dùn ó sì wí fún un pé efata èyí ni ní ìwọ sí nínú ẹsẹ ìkarùndínlógójì kíni ọ̀rọ̀ tó ṣáájú lójú kan náà etí rẹ̀ sì ṣí okùn ahọ́n rẹ̀ sì tú ó sì sọ̀rọ̀ kété mo gbàgbọ́ wípé ọlọ́run fi àwọn nǹkan wọ̀nyí hàn wá kí ó lè dá ọ lójú wípé lẹ́sẹ̀kẹsẹ̀ bí a bá ti ń gbàdúrà lójú kan náà lọ́gán bí a bá ti ń gbàdúrà ọlọ́run yóò fọwọ́ kàn ọ́ yóò mú àrùn àìsàn rẹ yóò mú kúrò lórúkọ Jésù yẹ kí a wo Luke orí ìkẹjọ Luke orí kẹjọ láti ẹsẹ̀ ìkẹtàlélógójì Luke orí kẹjọ ẹsẹ̀ ìkẹtàlélógójì obìnrin kan tí ó sì ní ìsun ẹ̀jẹ̀ láti ìgbà ọdún méjìlá tí ó ti ná ohun gbogbo tí ó ní fún àwọn oníṣègùn bẹ́ẹ̀ ni a kò lè mú un lára dá láti ọ̀dọ̀ ẹnìkan wá ó wá lẹ́yìn rẹ̀ ó sì fi ọwọ́ tọ́ ìṣe tí aṣọ rẹ̀ lọ́gán lójú ẹsẹ̀ lọ́gán lẹ́sẹ̀kẹsẹ̀ lójú kan náà lọ́gán ni ìsun ẹ̀jẹ̀ rẹ̀ sì ti gbẹ mo gbàgbọ́ wípé bí a ti ń ka nǹkan wọ̀nyí ìwọ náà mọ̀ wípé ọlọ́run yóò ṣe fún ọ agbára ọlọ́run yóò lé àwọn àìsàn wọ̀nyí jáde kúrò ní ìgbésí ayé rẹ kúrò ní àgọ́ ara rẹ lọ́gán lójú kan náà lẹ́sẹ̀kẹsẹ̀ bí a bá ti ń gbàdúrà láṣáálẹ̀ yìí lórúkọ Jésù nínú Luke orí kẹtàlá láti ẹsẹ̀ ìkọkànlá Luke orí kẹtàlá ẹsẹ̀ ìkọkànlá bí a ti ń kà nípa ọkùnrin bẹ́ẹ̀ ni a ń kà nípa obìnrin wípé lójú kan náà lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́gán tí agbára ọlọ́run tí ó kọlu ìgbésí ayé wọn bẹ́ẹ̀ ni wọ́n gba ìmúláradá àti ìdáǹdè Luke orí kẹtàlá ẹsẹ̀ ìkọkànlá sì kíyèsí obìnrin kan wà níbẹ̀ tí ó ní ẹ̀mí àìlera láti ọdún méjìdínlógún wá ẹni tí ó tẹ̀tán tí kò lè gbé ara rẹ̀ sókè bí ó ti wò kí ó ṣe nígbàtí Jésù rí i ó pè é sí ọ̀dọ̀ ó sì wí fún un pé obìnrin yìí àtú ọ sílẹ̀ lọ́wọ́ àìlera rẹ obìnrin yìí bó bá wà níbẹ̀ láṣáálẹ̀ yìí àtú ọ sílẹ̀ ìwọ ọkùnrin yìí tí ayé ti dè lókùn àìfojúrí ó sọ wípé ọkùnrin yìí àtú ọ sílẹ̀ lọ́wọ́ àìlera rẹ bó jẹ́ wípé ọmọdé ni ọ́ láti inú oyún láti dè ọ́ gbàtà àti bí ọ ò lè rìn ó ń sọ fún ọ wípé ọmọdé yìí láṣáálẹ̀ yìí àtú ọ sílẹ̀ lọ́wọ́ àìlera rẹ ó sì fi ọwọ́ rẹ̀ lé ní ẹsẹ̀ kẹtàlá ó sì fi ọwọ́ rẹ̀ lé kí ni ọ̀rọ̀ tí ó tẹ̀lé ẹ pè é sókè lójú kan náà a sì sọ ọ́ di títọ́ ó sì yin ọlọ́run lógo ìwọ náà ó yin ọlọ́run lógo láṣáálẹ̀ yìí lórúkọ Jésù nínú Jòhánù nísinsìnyí la ti ń ka ọ́ Jòhánù orí karùn-ún Jòhánù orí karùn-ún ẹsẹ̀ ìkẹjọ àti ìkẹsàn-án a kà nípa ọkùnrin tó jẹ́ wípé láti ọdún méjìdínlógójì ló ti wà nínú àìlera tó jẹ́ wípé kò lénìyàn kò lára kò sì ní nkankan ṣùgbọ́n nígbà tí Jésù débẹ̀ a rí ohun tí Olúwa ṣe ní ẹsẹ̀ ìkẹjọ Jésù wí fún un pé dìde gbé àkété rẹ kí o sì máa rìn kí ni ọ̀rọ̀ tí ó tẹ̀lé ní ẹsẹ̀ ìkẹsàn ó ní lọ́gán jẹ́ kí o yí ọ wípé bí Matthew bó ṣe ń ṣe àkọsílẹ̀ rẹ̀ bí Matthew ṣe ń kọ bẹ́ẹ̀ ni Mark ń kọ bẹ́ẹ̀ ni Luke ń sọ fún wa bẹ́ẹ̀ ni John sọ fún wa wípé gbogbo àwọn wọ̀nyí tí Olúwa fi ọwọ́ kàn lọ́gán lẹ́sẹ̀kẹsẹ̀ lójú kan náà ó ní lọ́gán a sì mú ọkùnrin náà láradá ó sì gbé àkété rẹ̀ ó sì rìn ọjọ́ náà sì jẹ́ ọjọ́ ìsinmi ọjọ́ ayọ̀ ọjọ́ ìmúláradá ọjọ́ ìbùkún ọjọ́ tìrẹ ti dé lónìí lórúkọ Jésù a ò ní fi àkókò ṣòfò rárá mo fẹ́ wo kókó kẹta nísinsìnyí nítorí wípé mo gbàgbọ́ pé o ti múra sílẹ̀ mo ní o múra sílẹ̀ a fẹ́ wo àtẹ̀gùn àkàsọ̀ sínú ìwòsàn tí Olúwa ń ṣe àtẹ̀gùn àkàsọ̀ sínú ìwòsàn tí Olúwa ń ṣe nínú Máàkù orí karùn-ún ni a ti ń wo àpẹẹrẹ obìnrin onísun ẹ̀jẹ̀ ọdún méjìlá nítorí wípé ó ní àwọn ìgbésẹ̀ kan tí obìnrin yìí gbé tí ó jẹ́ kí ìwòsàn ńláńlá kí ó jẹ́ tirẹ̀ nínú Máàkù orí karùn-ún ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n obìnrin kan tí ó ti ní ìsun ẹ̀jẹ̀ ní ọdún méjìlá ẹni tí ojú rẹ̀ sì ti rí ohun púpọ̀ lọ́dọ̀ àwọn oníṣègùn bí ó bá ń sọ fún wa wípé oníṣègùn ó ń sọ nípa àwọn ajagilégbòsoògùn àwọn tí à ń pè ní babaláwo ó ní ṣùgbọ́n tí ó sì ti ná ohun gbogbo tí ó nítán tí kò sì sàn rárá ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ ó pọ̀ síwájú nígbàtí ó gbúro Jésù ìjọ tí gbúro Jésù mo ní ìjọ tí gbúro Jésù ẹni tí ó ń ṣe àwòtán gbogbo àrùn ǹjẹ́ ó tí gbúro ẹni tí ó ṣeéṣe kí ó mú àwọn òkè àwọn wàhálà àwọn àìsàn àwọn ègún tó wà ní ìgbésí ayé rẹ kí ó mú kúrò láṣáálẹ̀ yìí ṣó ti gbúro ẹ̀ mo ní ṣó ti gbúro ẹ̀ ó ní nígbàtí ó gbúro Jésù ó wá sẹ́yìn láàrin ọ̀pọ̀ ènìyàn ó fọwọ́ kan aṣọ rẹ̀ nítorí ó wípé nínú ọkàn rẹ̀ bí mo bá sá lè fi ọwọ́ mi kan aṣọ rẹ̀ ara mi yóò dá mo ní ara rẹ̀ yóò dá ó wá sọ fún wa ní ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n ó ní lọ́gán lẹ́sẹ̀kẹsẹ̀ lójú kan náà ní ìṣẹ́jọ́ àyá ó ní lọ́gán ní ìsun ẹ̀jẹ̀ rẹ̀ sì ti gbẹ òun sì mọ̀ lára rẹ̀ pé a mú òun lára dá nínú àrùn òun ní ẹsẹ̀ ìkẹrìnlélọ́gbọ̀n ó sì wí fún ọ pé obìnrin ìgbàgbọ́ rẹ̀ mú ọ lára dá ìwọ tí o wà níhìn láṣáálẹ̀ yìí obìnrin ìgbàgbọ́ rẹ̀ mú ọ lára dá ọkùnrin ìgbàgbọ́ rẹ̀ mú ọ lára dá ọmọdé ìgbàgbọ́ rẹ̀ mú ọ lára dá ó ní máa lọ lé àlàáfíà kí ìwọ kí ó sì sàn nínú àrùn rẹ bí a ti ń wo àtẹ̀gùn àkàsọ̀ sínú ìwòsàn tí Olúwa ń ṣe ohun méje ni mo fẹ́ kí ó yọ ìkíní ó gbọ́ nípa Jésù ó gbọ́ nípa Jésù nítorí a sọ wípé nígbà tí ó gbúro Jésù ó wá sẹ́yìn rẹ̀ láàrin ọ̀pọ̀ àwọn ènìyàn ó fọwọ́ kan aṣọ rẹ̀ ó gba ìròyìn tí ó gbọ́ ó gbà á gbọ́ ìwọ náà tí o sì ti gbọ́ ìròyìn ayọ̀ tí a sọ fún ọ ohun tí Ọlọ́run ṣe lálẹ́ àná bí o ti ń gbọ́ ìròyìn Jésù láṣáálẹ̀ yìí mo gbàgbọ́ wípé o ti mọ̀ nísinsìnyí wípé gbogbo kò ṣeéṣe nínú ayé rẹ Jésù a sọ̀rọ̀ rẹ dayọ̀ lórúkọ Jésù ìkejì ó pinnu láti tọ Jésù wá fún ìwòsàn rẹ̀ ó ní nígbà tí ó gbúro Jésù ó wá láàrin ọ̀pọ̀ ènìyàn ó fọwọ́ kan aṣọ rẹ̀ ó pinnu ó ní láṣáálẹ̀ yìí lónìí ni wọ́n rí ìwòsàn tèmi gbà nítorí ó pinnu láti kọ àwọn oníṣègùn ayé sílẹ̀ ó tọ Jésù wá kò gba ọ̀pọ̀ èrò láti jẹ́ ìdíwọ́ fún òun. Ìkẹta, obìnrin náà kò fi ààyè sílẹ̀ fún ìkùnà tàbí ìjákulẹ̀. Ó pinnu pé àkókò tó, ó gbẹ́kẹ̀lé Olúwa tí kì í jánikulẹ̀. Ó sì sọ wípé òun ó gba iṣẹ́ ìyanu bí ìwọ náà bá wá ní àṣálẹ́ yìí. Bí o bá gbàgbọ́ láì ṣiyè méjì, mo gbàgbọ́ wípé àkókò ìpọ́njú, àkókò àìsàn ó ti dópin ná. Ìkẹrin, ó pinnu àkókò ìwòsàn rẹ̀. Ó ní bí mo bá ti fi ọwọ́ kan iṣẹ́ tí aṣọ rẹ̀, ara mi yóò dá. Ó pinnu àkókò tí ìwòsàn yìí yóò jẹ́ tirẹ̀. Ọ̀pọ̀ ènìyàn ló ń sún ọjọ́ ìwòsàn wọn síwájú, tí wọ́n sọ wípé bóyá ní ìpàdé mìíràn, ṣùgbọ́n obìnrin yìí wípé nísinsìnyí ni àkókò iṣẹ́ ìyanu tèmi. Nígbà wo ni àkókò iṣẹ́ ìyanu tirẹ̀? Mo ní nígbà wo ni àkókò iṣẹ́ ìyanu tirẹ̀? Ìkarùn-ún, ó gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ láì gba àìgbàgbọ́ kankan lálejò nínú ọkàn rẹ̀. Ó ní èṣù ó tó gẹ́, ẹ̀mí èṣù ó tó gẹ́, ìsun ẹ̀jẹ̀ ó tó gẹ́, iye méjì ìránṣẹ́ èṣù ó tó gẹ́. Mo gbàgbọ́ wípé èyí ni ìwọ náà ló ń sọ láṣáálẹ̀ yìí wípé gbogbo àrùn kò gbóògùn, gbogbo àrùn àrùnmọ́léegun, gbogbo jẹ̀dọ̀jẹ̀dọ̀, gbogbo nǹkan tó ń jẹmí nínú, ó tó gẹ́. Ìwòsàn dé láṣáálẹ̀ yìí, yóò sì dé lórúkọ Jésù. Ìkẹfà, ó fi ọwọ́ kan aṣọ Jésù. Kété tí ó sì ti fi ọwọ́ kan aṣọ Jésù ni agbára Olúwa ni ó fọwọ́ kàn án. Mo gbàgbọ́ wípé bí o bá ti ń dìde lórí ẹsẹ̀ rẹ, bí o bá ti ń sọ fún Ọlọ́run wípé mo dé, àkókò tèmi tó, bẹ́ẹ̀ ni Ọlọ́run fúnra rẹ̀ ni yóò fọwọ́ kàn ọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ lójú kan náà lọ́gán lórúkọ Jésù. Ìkeje ni wípé ó gba iṣẹ́ ìyanu, ó gba iṣẹ́ ìyanu. Èmi ò rí tèmi gbà lórúkọ Jésù. Ó rí ìwòsàn fún àrùn kògbóògùn. Ìgbàgbọ́ ààyè tó dájú gba iṣẹ́ ìyanu ààyè tó sì dájú pẹ̀lú. Èyí ni Jésù fi sọ fún wípé ọmọbìnrin, ìgbàgbọ́ rẹ mú ọ láradá. Mo fẹ́ kí o dìde lórí ẹsẹ̀ rẹ, nítorí wípé Jésù sọ fún ọ nísinsìnyí, ọmọbìnrin, ọmọkùnrin, bàbá, ìyá, ọmọdé, ìgbàgbọ́ rẹ mú ọ láradá. Kí o mọ̀ wípé lẹ́sẹ̀kẹsẹ̀, lójú kan náà, lọ́gán, bí o bá ti ń gbọ́ tí àwọn ènìyàn Ọlọ́run ṣe àmì, bẹ́ẹ̀ ni ìwòsàn tirẹ, bẹ́ẹ̀ ni ìdásílẹ̀ tirẹ, bẹ́ẹ̀ ni ìdáǹde tirẹ, bẹ́ẹ̀ ni yóò máa tẹ̀ ọ́ lọ́wọ́. Iṣẹ́ ìyanu ti dé. Agbára Ọlọ́run wà níhìn-ín tí ó mú ọ láradá, nítorí ìwòsàn wà fún gbogbo àrùn kògbóògùn. Ìwòsàn wà fún gbogbo àrùn kògbóògùn. Bí o bá jẹ́ képe Olúwa, bí o bá jẹ́ képe Olúwa, yóò mú ọ láradá, yóò mú àrùn rẹ kúrò, yóò mú àìsàn rẹ kúrò. Ìbàjẹ́ ìfọ́jú tàbí ìyarọ tàbí ìdítí tàbí ọgbẹ́ inú tàbí ègún ìdílé tàbí ègún àjogúnbá ní ìgbésí ayé rẹ, bí o bá ti ń képe Olúwa, bí o bá ti ń gba Ọlọ́run gbọ́, bí o bá ti ń sọ wípé àkókò tèmi tó, bẹ́ẹ̀ ni iṣẹ́ ìyanu yóò máa kàn ọ́ lára, yóò máa tẹ̀ ọ́ lọ́wọ́.

gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún ìrètí tí ẹ fún gbogbo àwọn onígbàgbọ́ wípé lọ́jọ́ kan ìpè yóò dùn, a ó sì gbé àwọn àyànfẹ́ sókè, a ó mú wọn kúrò nínú ayé ẹ̀ṣẹ̀ tí a wà nísinsìnyí, a ó sì máa bá Jésù gbé, a ó rí lójúkojú, a ó sì lè bá sọ̀rọ̀ lójúkojú. Bàbá, fún irú ìrètí tí ó ní ògo bí èyí, a ń bẹ̀bẹ̀ wípé kò sí ẹnikẹ́ni nínú wa, yálà nípa ìjáfara tàbí nípa ìfọsẹ́yìn tàbí nípa ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀, kò sí ẹnìkan nínú wa tí yóò pàdánù irú ìrètí ológo báyìí ní orúkọ Jésù. A mọ̀ wípé ìgbà náà ń kù fẹ́rẹ́fẹ́, a sì mọ̀ wípé kì yóò pẹ́ tí ó fi ṣí wa lọ́wọ́ láti wá ṣírò àti láti wá jìhìn ohun tí a ti ṣe nínú ara. A ń bẹ̀bẹ̀ wípé yálà lóòrọ̀ ni tàbí lọ́sàn-án tàbí lálẹ́, ní ìgbàkigbà ìpè dé bá wa lẹ́nu iṣẹ́ ni tàbí nínú ilé ìsìn tàbí níbikíbi tí ó ti lè dé bá wa, a ń bẹ̀bẹ̀ wípé kí ó má dé bá wa gẹ́gẹ́ bí aláfara. Ó ṣeéṣe pé ó jẹ́ ọjọ́ tí ẹnìkan ti ṣẹ̀ wá, ó ṣeéṣe kó sì jẹ́ ọjọ́ tí inú wa ń dùn, ó ṣeéṣe kó jẹ́ ọjọ́ jíjẹ mímu àbí ọjọ́ tí ó kù díẹ̀ kí nǹkan tó. A ń bẹ̀bẹ̀ wípé ní ìgbàkigbà, ní àkókò kí àkókò, irú ipò kípò tí a lè wà, a ń bẹ̀bẹ̀ wípé kí ẹ̀jẹ̀ Jésù kí ó ṣe wá ní ẹni tó múra sílẹ̀. Ẹ má ṣe jẹ́ kí a pàdánù. Irú ìpè tí ẹ fi pè wá, tí a sì fi súnmọ́ ọ̀dọ̀ yín, a ń bẹ̀bẹ̀ wípé ní irú ọjọ́ yìí tí a ó ṣe wá lógo, ẹ má jẹ́ kí a gbàgbé sùn kọjá ire wa. Bí a sì ṣe ń wo ọ̀rọ̀ rẹ nísinsìnyí, kọ ọ̀rọ̀ yìí sí tábìlì ọkàn wa, kí a máa ṣẹ́ṣọ lórí rẹ̀, kí ọ̀rọ̀ yìí kí ó sì máa ṣẹ́ṣọ lórí wa. Ṣe wá pé, kí o sì ṣe wá yẹ, kí a sì jẹ alábàápín pẹ̀lú àwọn ènìyàn mímọ́. A dúpẹ́ pé o ti gbọ́, lórúkọ Jésù Kristì Olúwa wa. A ń ṣe àyẹ̀wò nínú ọ̀rọ̀ Ọlọ́run nípa ohun tí a ti kọ lórin, èyí tí a sì ti fi ìgbà púpọ̀ ronú nípasẹ̀ rẹ̀, èyí tí àwọn onígbàgbọ́ tí wọ́n ń retí pé bí a ṣe jẹ́ onígbàgbọ́ ajagun nísinsìnyí, kí Ọlọ́run kí ó ṣe wá ní olóríire láti jẹ́ onígbàgbọ́ aṣẹ́gun ní ọjọ́ náà. Èyí ni ìrètí gbogbo àwọn ènìyàn Ọlọ́run àti àwọn onígbàgbọ́ láti ìgbà tí ìgbàgbọ́ ti hìn rere tí ó ti tẹ̀ wọ́n lọ́wọ́. Jésù sọ nǹkan nípa ìpadàbọ̀ rẹ̀, àwọn apóstẹ́lì pẹ̀lú wọn kò sì mú ẹnu kúrò ní ọ̀rọ̀ kan yìí wípé kí onígbàgbọ́ kí ó máa múra sílẹ̀, nítorí pé Olúwa wa tí ó jẹ́ olùgbàlà lónìí, tí yóò jẹ́ olùdájọ́ ní àkókò tó ń bọ̀, wípé Olúwa wa yìí kì yóò jáfara.
bi o ti le je wipe awon eyan ka si ijafara wipe o pe ti won tin wipe o nbo ko si de sugbon ikilo pupo wa fun wa wipe a ko gbodo sun a ko gbodo jafara ani lati wa ni imura sile wipe an reti oluwa wa nitori o pe o ya ni jesu nbo awon angeli papa won so nipa bibo re be ni awon woli ti igba lai lai won ko sha e menuba iru akoko ti a fe menuba ni role yi gbati olorun tun shi joanu loju ti o ri fi han ohun ti nbo wa o tun je ki o di mimo fun wa wipe jesu nbo a bere lati ileri ati asotele ti jesu christi to se fun wa ti a si fi pamo fun wa ti o wa ninu oro olorun johanu ori ikerinla anka lati ese ikini e ma se je ki okan yin daru e gba olorun gbo e gba mi gbo pelu ninu ile baba mi ninu ile baba ni opolopo ibugbe li o wa iba ma se be emi iba ti so fun yin nitori emi nlo ipese aye sile fun yin bi mo ba si lo ipese aye sile fun yin emi o tun pada wa emi o tun pada wa emi o si mu yin lo sodo ara emi ti kara mi pe nibi ti emi gbe wa ki eyin le wa nibe pelu ninu asotele yi ti Jesu Christi otito ona ati iye eni ti a ko ri iro tabi eke lenu re nigba kankan ri eni ti o mo opin lati ibere eni ti o mo ohun to nbo lojo iwaju ni o nso asotele ti ko le yi pada ti ko le ye fun wa wipe ohun nbo awon ti o nso fun ni igba ni oye ko ye won wipe o nlo sugbon bi o ti nso fun won wipe ohun nlo bẹni o tun te mo won leti wipe bi ohun ba lo ohun tun pada bo nitori wipe won ti gbo alaye lori wipe o nlo bi o ti le se wipe ko ye won dara dara okan won daru o wa nso fun won wipe bi won ko ba gbe igbesi aye eni ti ko ni ireti ko ye ki okan won daru bi ki ba se wipe ki a je ki a mu ki a ku nitori a ko mo ti o nbo le ola ko ye ki okan won ki o daru bi ireti won bi o ba si ninu ohun afowoba file ti o wa ninu aye gege bi ohun ini tabi dukia pe bi o ba je pe gbogbo ireti won ohun igba esisin yi lo wa ko ye ki okan won ki o daru nitori bi a ba ti bi enikeni sinu aye abi sinu wahala abi sinu ko ma lo ko ma bo ko ma fa nkan ki won le tora won o si sese fun elomiran titi ojo aye re yo fi dopin ko fa ko ma tora won eni to ba si se iru ise be to se wahala
ti o si ere to wa ile lati gbe sugbon ti o si ibi isimi to sise sugbon ti o dabi eni wipe akojo wa ti o gba eyan ti o gbianju pupo lati je igbadun ti o ni sugbon akoko ti ibagbadun re ni afefe iji aye o gba won lo idaru okan ati iporuru okan o ma nwa sugbon Jesu Christi ti o mo wi pe bi ati igbadun aye na akoko ti a ni ninu aye iwonba 70 odun ti a ni lo won o to nkan eni ti o si je eni agba igbani ti o ti wa lati ayeraye ti o si mo idiwon 70 odun wipe bi kikan omi lori ninu omi okun o dabi igba ti a ba seju lekan be ni igba ati akoko ti a nlo ninu aye be lori pe bo ti le je wipe eyan gbadun aye o si ni ayo o rerin ko ti le mo irora tabi aisan ko de ile iwosan ri ko mo nkan tan pe ni ekun ni gbogbo 70 odun ti o lo sibe sibe ari wipe bi iseju kan lori ti a ba fi diwon ayeraye ni Jesu Christi wa n so fun awon omo ehin re o si n so fun a pelu pe e ma se je ki okan yin daru a gbiyanju pe bi a ba gbe iyawo nkan rorun a se laala titi a kowo jo a gbe iyawo awon eyan ba wa je won ba wa jo won ba wa yo ati ojo keji ti iyawo ti dele lati rin wipe gbe abo sibe yen emi lo so fun be yen ile iya mi wa nbe mo se le pada a ro pe ta ba gbe iyawo pe wahala dopin boya tori pe ati bimo ni tori pe ta ba bimo ayo omo ta ni o to a pa isere an omi je kuro abimo ati igba ti iyawo ti loyun lati sasoke sasodo.

ẹsẹ̀ ìkẹwàá àti ẹsẹ̀ ìkọkànlá ìjọ ènìyàn rẹ lè ó tẹ̀dó sínú rẹ̀ ìwọ ọlọ́run nínú oore rẹ lè ó ti pèsè fún àwọn tálákà ẹsẹ̀ ìkọkànlá olúwa ti sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ lè ogun àwọn ẹni tí ń fi ayọ̀ ròyìn rẹ̀ bí o bá wo àwọn ẹsẹ̀ méjì wọ̀nyí papọ̀ ó rí wípé ọlọ́run pèsè fún àwọn tálákà o mọ̀ wípé ńgbà tí a rán jésù kristi wá sí ayé ó jẹ́ ìpèsè fún àwọn tálákà ó jẹ́ oore ọ̀fẹ́ fún àwọn tí kò lọ́lọ́run ó jẹ́ oore ọ̀fẹ́ fún àwọn aláìmọ̀kan ó jẹ́ oore ọ̀fẹ́ fún àwọn tí ó wà nínú òkùnkùn àwọn tí ó wà lábẹ́ òjìji ikú ó jẹ́ ìpèsè ọlọ́run ìpèsè ìgbàlà fún àwọn aláìlọ́lọ́run fún àwọn tálákà bí a bá ń sọ nípa tálákà àwọn tí kò ní ohunkóhun láti fi ṣe ìràpadà ẹ̀mí wọn àwọn láńpẹ́ ní tálákà gbogbo ènìyàn níwájú ọlọ́run ni a jẹ́ tálákà àti asán ṣùgbọ́n jésù kristi ni ó wá láti wá sọ wá di ọlọ́rọ̀ nípa ti ẹ̀mí bí a bá ń sọ nípa tálákà owó náírà kò ṣe nǹkan kan níwájú ọlọ́run bí ènìyàn bá lówó tí ò lọ́lọ́run bí ènìyàn bá lówó tí ò lálàáfíà bí ènìyàn bá lówó tí ò ní ìyè ẹnipẹ̀kun bí ènìyàn bá lówó ṣùgbọ́n tí kò ní agbára láti borí ẹ̀ṣẹ̀ níwájú ọlọ́run kò ní nǹkan kan ó jẹ́ tálákà ṣùgbọ́n a sọ fún wa wípé ọlọ́run nínú oore rẹ̀ ó pèsè fún àwọn tálákà ó fún wa ní jésù kristi ó ní ọ̀rọ̀ onígbàgbọ́ nínú ẹsẹ̀ ìkọkànlá wa sọ wípé olúwa ti sọ̀rọ̀ ọ̀rọ̀ wo ni olúwa ń sọ ọ̀rọ̀ tí olúwa ń sọ ni wípé wo ìpèsè tí mo fún gbogbo ayé wo ìgbàlà tí mo fún gbogbo ayé wo ìpèsè tí mo fún àwọn tí kò lọ́lọ́run àwọn tálákà àwọn tí kò jẹ́ nǹkan kan níwájú olúwa ó ní olúwa ti sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ sí ilé ogún àwọn ẹni tí ń fi ayọ̀ ròyìn rẹ̀ mo gbàdúrà wípé ó jẹ́ ọ̀kan nínú wọn láti àṣálẹ̀ yìí ni ó yẹ kí o máa sọ fún àwọn aládùúgbò rẹ kò yẹ kí o dúró de ọ̀la láti àṣálẹ̀ yìí ni ó yẹ kí o máa sọ fún àwọn aládùúgbò rẹ wípé a ní ìpàgọ́ wípé ọlọ́run yóò ṣe wọ́n lóore jẹ́ kí a wò ó kíkópa ní kíkún níbi ìpàgọ́ náà kíkópa ní kíkún nípa ìpàgọ́ náà ní àkókò kérésìmesì yìí ó ṣe pàtàkì fún wa láti wà ní ibi tí ọlọ́run fẹ́ kí a wà nítorí ogunlọ́gọ̀ ni ó máa ń lọ sí ọ̀run àìròtẹ́lẹ̀ ní àkókò kérésìmesì nítorí ọ̀pọ̀lọpọ̀ ìjàmbá mọ́tò àti ikú àìtọ́jọ́ ni ó máa ń wà ohun tí ó máa ń fà á ni wípé àwọn ènìyàn ìrìnkòrindò ó máa ń pọ̀jù fún wọn ní àkókò kérésìmesì àtijẹ àtimú ìmọ̀tipara ó máa ń pọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ní àkókò kérésìmesì ṣùgbọ́n bí a bá jẹ́ ọlọ́gbọ́n ohun tí ó yẹ kí a ṣe ni pé kí a ṣe bí àwọn ọlọ́gbọ́n àwọn amòye tí ó wá láti ìlà oòrùn wípé a ń fẹ́ láti rí jésù ẹni tí a bí gẹ́gẹ́ bí ọba ẹni tí a bí gẹ́gẹ́ bí olùgbàlà láti kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a nípa nínú ohun tí ọlọ́run fẹ́ ṣe ní àkókò yìí mo sọ tẹ́lẹ̀ wípé mo gbàgbọ́ ohun tí mo sì ń sọ ó dúró lórí ohun tí mo mọ̀ láti ọ̀dọ̀ ọlọ́run wípé mo gbàgbọ́ wípé ọlọ́run yóò dábìrà ní ìgbésí ayé wa ní àkókò ìpàgọ́ yìí nípa bẹ́ẹ̀ ó yẹ kí èyí jẹ́ ìpinnu rẹ wo Joshua 24 ẹsẹ̀ ìkẹẹ̀dógún bí ó bá sì ṣe búburú lé ojú yín láti sin olúwa ẹyan ẹni tí ẹ̀yin yóò máa sìn lé òní bí òrìṣà wọn ni tí àwọn baba yín tí ó wà ní ìhà kejì odò ti sìn tàbí àwọn òrìṣà àwọn amórì ní ilẹ̀ ẹni tí ẹ̀yin gbé ṣùgbọ́n bí ó ṣe ti èmi àti ilé mi ni olúwa li a ó máa sìn èyí ni ìpinnu Joshua wípé òun máa sìn olúwa pẹ̀lú ilé òun ó yẹ kí èyí jẹ́ ìpinnu rẹ̀ náà wípé ìpàgọ́ tí ó ń bọ̀ yìí ó sìn olúwa wípé bí ó ṣe ti ìwọ ni àti ilé rẹ wípé olúwa ni ìwọ ó máa sìn bí ó sì ti ṣe àǹfààní fún wa láti wá sí ọ̀dọ̀ olúwa kí a ba lè níyè ní àkókò ìpàgọ́ yìí ṣe ìpinnu kí o sì jẹ́ kí ìpinnu náà kí ó le tó bẹ́ẹ̀ tí ẹnikẹ́ni kì yóò fi lè yí ọlọ́kàn padà wípé ó nípìn ní kíkún ní ìpàgọ́ tí ó ń bọ̀ yìí rántí wípé láti ọjọ́ 21

0: kẹrìndínlọ́gbọ̀n oṣù kejìlá ọdún tí a wà yìí ni ìpàgọ́ yìí yóò wáyé ní ibi tí ó wà ní ẹkùn rẹ. Ìbùkún aláìlẹ́gbẹ́ ni ó ń dúró dè ọ́. Má ṣe pàdánù ohun tí Olúwa ń pèsè fún ọ. Jẹ́ kí á dìde dúró lórí ẹsẹ̀ wa. Kí a sọ fún Ọlọ́run wípé a ò ní jẹ́ aládàánù, a ò ní pàdánù ohun tí Ọlọ́run pèsè fún wa ní àkókò ìpàgọ́ tí ń bọ̀ yìí. Dìde dúró lórí ẹsẹ̀ rẹ. Àkókò tí ìtò láti lọ sílé òdìdí láti gbàdúrà, dìde láti mú ìpinnu, dìde láti kópa nínú ìpàgọ́ náà àti ohun gbogbo tí a máa ṣe láti múra sílẹ̀ fún ìpàgọ́ náà. Nípa wípé iṣẹ́ wà láti ṣe, nípa wípé a ní láti wá oúnjẹ níbi ìdáná fún àwọn tí ó wà níbi ìpàgọ́, nípa wípé a ní láti jọ̀wọ́ àkókò wa, ohun ìní wa, iṣẹ́ ọwọ́ wa, ohun gbogbo tí a ní láti jẹ́ kí ìpàgọ́ náà ti ń sọ nípa Jésù Kristì kí ó jẹ́ ohun tí a ó ṣe tí kò ní ní ìjákulẹ̀ kankan. Kí a sọ fún Ọlọ́run, kí Ọlọ́run kí ó lè ràn wá lọ́wọ́. Sọ fún Ọlọ́run wípé ó nípa, ó nípìn nínú ìpàgọ́ náà. Ọmọ rẹ yóò wà níbẹ̀, aya rẹ yóò wà níbẹ̀, ọkọ rẹ yóò wà níbẹ̀, ọ̀rẹ́ rẹ yóò wà níbẹ̀, àwọn tí ó ń bá ọ gbélé wọ́n wà níbẹ̀, àwọn tí ẹjọ́ ń ṣiṣẹ́ wọ́n wà níbẹ̀, àwọn aládùúgbò rẹ. Ó sọ fún wọn, sọ fún Ọlọ́run wípé ó kópa nínú ìpolongo àti nínú ìpàgọ́ náà fúnra rẹ̀. Jẹ́ kí a gbàdúrà, jẹ́ kí a gbàdúrà, kí a mú ìpinnu tí ẹnikẹ́ni kì yóò lè yí padà.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ìwé wòlíì Àìsáyà, orí ìkeje, ó sì ṣe ní ọjọ́ Ahasi ọmọ Jotamu, ọmọ Usaya, ọba Juda, Tiresini, ọba Syria, àti Peka, ọmọ Remaliah, ọba Israeli gòkè lọ sí Jerusalemu láti jà á lé ogun, ṣùgbọ́n wọn kò lè borí rẹ̀. A sì sọ fún Dáfídì pé Syria bá Ephraimu dìmọ̀lù, ọkàn rẹ̀ sì mì, àti ọkàn àwọn ènìyàn rẹ̀ bí igi igbó tí mì nípa ẹ̀fúùfù. Olúwa sì sọ fún Àìsáyà pé, jáde ní ìsinsìnyí lọ ìpàdé Ahasi, ìwọ àti ṣe ajáṣubù ọmọ rẹ ní ìpẹ̀kun ojú ìṣàn ìkú odò ti apá òkè ní òpópó pápá àfọ̀ṣọ. Sì sọ fún un pé kíyè sára, kí o sì gbé jẹ́, má bẹ̀rù, bẹ́ẹ̀ ni kí o má ṣe jáyà, nítorí ìrù méjì igi iná ti ń wé ẹ̀fín wọ̀nyí, nítorí ìbínú mímú náà rí sínì pẹ̀lú Syria àti ti ọmọ Remaliah. Nítorí Syria, Ephraimu àti ọmọ Remaliah ti gbìmọ̀ ìgbésí ọ wípé, ẹ jẹ́ kí a gòkè lọ sí Juda, kí a sì bà á nínú jẹ́, ẹ sì jẹ́ kí a ṣe ipò nínú rẹ̀ fún ara wa, kí a sì gbé ọba kan kalẹ̀ láàrin rẹ̀ àní ọmọ Tábíálì. Báyìí ni Olúwa Jehovah wí, ìmọ̀ náà kì yóò dúró, bẹ́ẹ̀ ni kì yóò ṣẹ. Nítorí orí Syria ni Damascus, orí Damascus sì ni Resini, nínú ọdún 65 ni a ó fọ Ephraimu tí kì yóò sì jẹ́ ènìyàn mọ́. Orí Ephraimu sì ni Samaria, orí Samaria sì ni ọmọ Remaliah. Bí ẹ̀yin kì yóò bá gbàgbọ́ lótìtọ́, a kì yóò fi ìdí yín múlẹ̀. Olúwa sì tún sọ fún Ahasi pé, béèrè àmì kan lọ́wọ́ Olúwa Ọlọ́run rẹ. Béèrè rẹ̀, ìbá jẹ́ ní ọ̀gbun tàbí ní òkè. Ṣùgbọ́n Ahasi wípé, èmi kì yóò béèrè, bẹ́ẹ̀ ni èmi kì yóò dán Olúwa wò. Òun sì wípé, ẹ gbọ́ ní ìsinsìnyí, ẹ̀yin ara ilé Dáfídì. Í ṣe ohun kékeré fún yín láti dá ènìyàn lágara. Ṣùgbọ́n ẹ̀yin wa sì dá Ọlọ́run mi lágara pẹ̀lú bí. Nítorí náà, Olúwa tìkálà rẹ̀ yóò fún yín ní àmì kan, kíyèsí, wúndíà kan yóò lóyún, yóò sì bí ọmọkùnrin kan, yóò sì pe orúkọ rẹ̀ ní Emmanueli, orí àmọ́ àti oyin ni yóò máa jẹ, ki o le ba mo bi a ti ko ibi ati bi a ti yan ire nitori pe ki omo na ki o to mo bi a ti ko ibi ati bi a ti yan ire ile ti iwo korira yo di ko sile lodo oba re mejeji oluwa yo si mu ojo ti ko si be ri wa sori re ati sori awon eniyan re ati sori ile baba re lati ojo ti Ephraim ti lo kuro lodo Juda ani oba Assyria yo si se ni ojo na Oluwa yo ko si eshinshin ti o wa ni apa ipekun odo sisan nla la Egypti ati si oyin ti o wa ni ile Assyria won o si wa gbogbo won o si ba sinu afonifoji eju ati sinu palapala okuta ati lori gbogbo egun ati lori eweko gbogbo le ojo kan na ni Oluwa yo fi abeti aya eyi ni ni awon ti hakeji odo ni oba Assyria fa ori ati irun ese yo si run irun gbon pelu yo si se ni ojo na eniyan kan yo si to omo malu kan ati agutan meji yo si se nitori opolopo wara ti won mu wa yo ma je ori amo nitori ori amo ati oyin ni olukuluku ti o ba ku ni arin ile na yo ma je yo si se ni ojo na ibi gbogbo yo ri bayi pe ibi ti egberun ajara ti wa fun egberun owo fadaka yo di ti ewon ati egun pelu ofa ati orun ni eniyan yo wa ibe nitori pe gbogbo ile na yo di ewon ati egun ati lori gbogbo kekekeke ti a fi oko tu eru ewon ati egun ki yo de ibe sugbon yo je ilu ti a nda malu lo ati bi temole fun awon eran kekeke iwe woli Isaiah ori ikejo pelu pelu oluwa wi fun mi pe iwo mu iwe nla kan ti o si fi kalamu eniyan kowe si inu re ni ti Mahashal Hashbasi emi si mu awon eleri otito sodo mi lati se eleri Uria Alufa ati Sekaraya omo Jeberekaya mo si wole to woli obirin ni lo o si loyun o si bi omokunrin kan nigba na ni oluwa wi fun mi pe so oruko re ni Mahashal Hashbasi nitori pe ki omo na to ni oye ati kepe baba mi ati iya mi oro Damascus ati ikogun Samaria ni a mu kuro niwaju oba Assyria Oluwa si tun wi fun mi pe niwon bi eniyan yi ti ko omi Shiloa ti n san jeje sile ti won si n yo ninu Resini ati omo Remalaya nje nitori na kiyesi Oluwa n fa omi odo ti o le ti o si po wa sori won ani oba Assyria ati gbogbo ogo re yo si wa sori gbogbo ona odo re yo si gun ori gbogbo bebe re yo si koja ni arin Juda yo si san bo mole yo si mu de orun nina iye re yo si kun ibu ile re iwo Emmanueli e ku ara yin jo eyin eniyan a o si fo yin tutu e si fi eti sile gbogbo eyin ara ile jijina e di ara yin ni amure a o si fo yin tutu e di ara yin ni amure a o si fo yin tutu e gbimopo yo si di asan e soro na ki yo si duro nitori pe olorun wa pelu wa nitori ti oluwa wi bayi fun mi nipo owo agbara o si ko mi ki ma ba rin ni ona eniyan yi pe e ma se pe gbogbo eyi ni imule ti awon eniyan yi pe ni imule bẹ́ẹ̀ni ẹ má ṣe bẹ̀rù ìbẹ̀rù wọn ẹ má sì ṣe foyà ìyá Olúwa àwọn ọmọ ogun tìkálà rẹ̀ sí mímọ́ sì jẹ́ kí ó ṣe ẹ̀rù yín sì jẹ́ kí ó ṣe ìfòyà yín òun ó sì wà fún ibi mímọ́ ṣùgbọ́n fún òkúta ìdìgbòlù àti fún àpáta ẹ̀ṣẹ̀ sí ilé Israẹli méjèèjì fún ẹgẹ́ àti fún okùn dídẹ sí àwọn ará Jerusalemu ọ̀pọ̀lọpọ̀ nínú wọn yóò sì kọsẹ̀ wọn sì ṣubú a ó sì fọ wọn a ó sì mú wọn díẹ̀ rí náà fi èdìdí di òfin náà láàrin àwọn ọmọ ẹ̀yìn mi Èmi ó sì dúró de Olúwa tí ó pa ojú rẹ̀ mọ́ kúrò lára ilé Jákọ́bù. Èmi ó sì máa wo ọ̀nà rẹ̀, kíyèsí, èmi àti àwọn ọmọ tí Olúwa ti fi fún mi wà fún àmì àti fún ìyanu ní Ísírẹ́lì láti ọ̀dọ̀ Olúwa àwọn ọmọ ogun wa ti ń gbé òkè Sioni. Nígbà tí wọ́n bá sì wí fún yín pé ẹ wá àwọn tí ń bá òkú lò àti àwọn oṣó tí ń ké tí sì ń kùn kò á yẹ kí orílẹ̀-èdè kí ó wá Ọlọ́run wọn ju kí àwọn alààyè máa wá àwọn òkú sí òfin àti sí ẹ̀rí bí wọn kò bá sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí. Nítorí tí kò sí ìmọ́lẹ̀ nínú wọn ni wọn ó sì kọjá lọ láàrin rẹ̀ nínú ìnilára àti ebi yóò sì ṣe pé nígbà tí ebi yóò pa wọn wọn ó máa kanra wọn ó sì fi ọba àti ọlọ́run wọn ré wọn ó sì máa wo òkè wọn ó sì wo ilẹ̀ sì kíyèsí ìyọnu àti òkùnkùn ìṣújú ìrora a ó sì lé wọn lọ sínú òkùnkùn.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Iwe woli Isaiah, ori ikesan, ṣùgbọ́n ìṣújú náà kì yóò wà níbi tí wàhálà ń bẹ ní ìsinsìnyí. Gẹ́gẹ́ bí ìgbà ìṣáájú ti mú ìtìjú wá sí ilẹ̀ Sebuloni àti ilẹ̀ Naftali, bẹ́ẹ̀ ni ìgbà ìkẹyìn yóò mú ọlá wá sí ọ̀nà òkun níhà ẹkùn Jọ́dánì, Galili, àwọn orílẹ̀-èdè. Àwọn ènìyàn ti ń rìn ní òkùnkùn rí ìmọ́lẹ̀ ńlá, àwọn tí ń gbé ilẹ̀ òjijì ikú lára wọn ni ìmọ́lẹ̀ mọ́ sí. Ìwọ́ ti mú orílẹ̀-èdè ẹnìbísí púpọ̀ púpọ̀, ìwọ́ sì sọ ayọ̀ di púpọ̀ fún un. Wọ́n ń yọ̀ níwájú rẹ gẹ́gẹ́ bí ayọ̀ ìkórè àti gẹ́gẹ́ bí ènìyàn ti yọ̀ nígbà tí wọ́n ń pín ìkógún.
3: Nítorí ìwọ̀ṣẹ́ àjàgà ìrú rẹ̀ àti ọ̀pá èjìká rẹ̀, ọ̀gọ́ aninilára rẹ̀ gẹ́gẹ́ bí ilé ọjọ́ Midiani.
2: Nítorí gbogbo ìhámọ́ra àwọn ológun nínú ìrọ́kẹ̀kẹ̀ àti aṣọ tí a yí nínú ẹ̀jẹ̀ yóò jẹ́ fún ìjóná àti igi iná. Nítorí a bí ọmọ kan fún wa, a fi ọmọkùnrin kan fún wa, ìjọba yóò sì wà lé èjìká rẹ̀, a ó sì máa pe orúkọ rẹ̀ ní ìyanu: Olùdámọ̀ràn, Ọlọ́run Alágbára, Bàbá Ayérayé, Ọmọ Aládé Àlàáfíà. Ìjọba yóò bí sí àlàáfíà kì yóò ní ìpẹ̀kun lórí ìtẹ́ Dáfídì àti lórí ìjọba rẹ̀, láti máa tọ́ àti láti fi ìdí rẹ̀ múlẹ̀ nípa ìdájọ́ àti òdodo láti ìsinsìnyí lọ, àní títí láé. Ìtara Olúwa àwọn ọmọ ogun yóò ṣe èyí. Olúwa rán ọ̀rọ̀ sí Jákọ́bù, ó sì ti bàlẹ̀ Ísírẹ́lì, gbogbo ènìyàn yóò sì mọ̀ ọ́n. Éfraimu àti àwọn tí ń gbé Samaria ti ń wí nínú ìgbéraga àti líle àyà pé bíríkì wọn ní ṣubú lu ilẹ̀, ṣùgbọ́n àwọ̀ fi òkúta gbígbẹ́ mọ́ ọ́n. A kè igi sí Kámórì lu ilẹ̀, ṣùgbọ́n a ó fi igi Kédárì pààrọ̀ wọn. Nítorí náà ni Olúwa yóò gbé àwọn aninilára rí sí nídìde sí, yóò sì da àwọn ọ̀tá rẹ̀ pọ̀, àwọn ará Síríà níwájú àti àwọn Filistini lẹ́yìn, wọn ó sì fi gbogbo ẹnu jẹ Ísírẹ́lì run. Ní gbogbo èyí, ìbínú rẹ̀ kò yí kúrò, ṣùgbọ́n ọwọ́ rẹ̀ náà jáde síbẹ̀. Àwọn ènìyàn náà kò yí padà sí ẹni tí ó lù wọ́n, bẹ́ẹ̀ ni wọn kò wá Olúwa àwọn ọmọ ogun. Nítorí náà ni Olúwa yóò ké orí àti èrù, ìmọ̀ ọ̀pẹ àti koríko odò kúrò ní Ísírẹ́lì lé ọjọ́ kan. Àgbà àti ọlọ́lá, òòlì orí àti wòlíì ti ń kọ́ni ní èké, òní èrù. Nítorí àwọn olórí ènìyàn yìí mú wọn ṣìnà, àwọn tí a sì tọ́lé ọ̀nà nínú wọn di aparun. Nítorí náà ni Olúwa kì yóò ṣe ní ayọ̀ nínú ọ̀dọ́ ọmọkùnrin wọn, bẹ́ẹ̀ ni kì yóò ṣàánú fún àwọn aláìní baba àti opó wọn. Nítorí olúkúlùkù wọn jẹ́ àgàbàgebè àti olùṣe búburú, olúkúlùkù ẹnu ń sọ wèrè. Nínú gbogbo èyí, ìbínú rẹ̀ kò yí kúrò, ṣùgbọ́n ọwọ́ rẹ̀ náà jáde síbẹ̀. Nítorí ìwà búburú ń jò bí iná, yóò ju ẹ̀wọ̀n àti ẹ̀gúnrun, yóò sì ràn nínú pàǹtírí igbó, wọn ó sì gòkè lọ bí ẹ̀fí tí í gòkè. Nípa ìbínú Olúwa àwọn ọmọ ogun ní ilẹ̀ fi ṣókùn, àwọn ènìyàn yóò dàbí igi iná, ẹnìkan kì yóò dá arákùnrin rẹ̀ sí, òun ó sì jájẹ ní ọwọ́ ọ̀tún, ebi ó sì pa á, òun ó sì jẹ ní ọwọ́ òsì, wọn kì yóò sì yó. Olúkúlùkù ènìyàn yóò sì jẹ ẹran ara apá rẹ̀, Manasseh ó jẹ Éfraimu, Éfraimu ó sì jẹ Manasseh, àwọn méjèèjì ó dojúkọ Júdà. Ní gbogbo èyí, ìbínú rẹ̀ kò yí kúrò, ṣùgbọ́n ọwọ́ rẹ̀ náà jáde síbẹ̀.
4: Ẹ jẹ́ kí a gbàdúrà.
5: Bàbá Ọlọ́run wa, a dúpẹ́ pé a wá sí yín kí a bá lè gbọ́ ọ̀rọ̀ yín. Ó ṣeé ṣe kí àwọn ilé ìsìn mìíràn kí ó ti máa pè wá, kí a sì ní wọn lárọ̀ọ́wọ́tó wa. Ṣùgbọ́n ohun tí ó mú wa wá sí yín ni wípé a mọ̀ wípé a ó gbọ́ ọ̀rọ̀ yín láì fi bọpo bọyọ̀, àti wípé bí a ti ń gbọ́ ọ̀rọ̀ yín, ọ̀rọ̀ yìí ni yóò lè ṣe wá pé láti múra wa sílẹ̀ fún ìpadàbọ̀ Jésù Kristì. Ǹjẹ́ bí a ti ní ìpinnu tí a sì wá sí yín, a ń bẹ̀bẹ̀ wípé ohun tí a wá láti gbọ́, tí a wá láti ṣe, ǹjẹ́ gẹ́gẹ́ bí ẹ ti ń bá wa sọ̀rọ̀, oore ọ̀fẹ́ láti ṣe é, ẹ ó fi fún wa lórúkọ Jésù. A bẹ̀yìn wípé Ọlọ́run ẹ̀mí fún ara rẹ̀ yóò ṣe ìtumọ̀ àwọn ọ̀rọ̀ wọ̀nyí fún wa, kí a bá lè jẹ́ àjùmọ̀dí ogún pẹ̀lú Jésù Kristì nítòótọ́, kí èrè kíkún àti èrè pípé kí ó lè wà fún àwọn iṣẹ́ wa nínú Olúwa. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, lórúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, a ń wo ọ̀rọ̀ Ọlọ́run lórí èso àti èrè iṣẹ́ wa. Èso àti èrè iṣẹ́ wa. Yẹ kí a wo Kọ́rìntì 1:15,
4: lati ese ikeji dini ogota ese ti o gbeyin nitori na eyin ara mi olufe e ma duro sinsin lai yese ki esi ma po si ni ise oluwa ni igba gbogbo ni won bi eyin ti mo pe ise eyin ki se asan ninu oluwa nihi ni ari paulo apostoli eni ti o kun fun ise ise esin si olorun eni ti o ti fi aye re jin ti o ti fi ara re rubo ki o ba le se ohun gbogbo ti olorun nfe ki o se ninu ise olorun eni ti o ti rin irin ajo popo loju ona loju omi ni gbogbo igba ti o ti lo si odo awon keferi odo awon ologbon odo awon alaigbon odo awon heleni ati odo awon heberu ti o ti nso fun won nipa ohun ti Jesu Kristi ti o se lori igi agbelebo nihin ni ari okunrin yi eni ti o ti jiya popo fun ise esin olorun ti o gba awon ara korinti ni iyanjo wi pe bi won ti je ara ninu olowa ati olufe ayanfe pelu wipe ki won ki o ri pe won duro sinsin lai yese ki won ki o ma po si ninu ise oluwa ni igba gbogbo ni won bi won ti mo wipe ise won ki se asan ninu oluwa bi abari enikan ti o ye ki a peti si bi o ba nsoro nipa ise oluwa o ni paulo apostoli nitori wipe omi odo jijin popo ni paulo ni o la koja nitori pe ninu ise olorun a le so wi pe paulo ni igba gbogbo ni o rin ni afonifoji ojiji eku igba popo ni a so lokota igba popo ni a na igba popo ni a gbe so si inu tubu bi a ba ri enikeni ti o ye ki a dayapo enikeni ti o ye ki okan re poruru enikeni ti o ye ki o so wi pe ohun ko ni se ise kankan fun olorun mo iru eniyan be ibaje paulu apostoli sugbon rara titi o fifi ida re lele ni ese agbelebo ida ti emi oro olorun to waasu titi o fifi emi re lele titi di oju iku ni ariwo pe okunrin yi o je olooto si ipe ti a pe o wa nso fun wa wipe awa ti a ti di ara ninu olowa awa ti a je omo olorun awa ti a ti di ebi olorun wipe gege bi olorun ti yan wa fe gege bi olorun ti fi ife re han wa nitori wipe o ran Jesu Kristi omo bibi re kan soso ki o ba le ku fun ese wa a se ti je ki o ye wa a se ti ronupo ada ati di omo olorun oni o ye ki a duro sinsin nitori opolopo iji ni o se ki o ni o se se ki o ja opolopo ariso ariwisi ni o se se ki a ri lati odo esu ati odo awon emewa re o ni sugbon ki a ri wepe bi iji ti le nja bi afefe ti le nfe bi o ti le dabi eni wepe esu ati awon emewa re won pariwo o ni ki a duro sinsin ki a ri wepe a o yese ki a ri wepe ni ipejopo awon omo olorun ese wa oye ke a ri wipe ninu ise olorun a oye ese wipe ki se pe ki a duro si oju kan wipe ki a ma po si ni ise oluwa ni igba gbogbo iba je ni akoko ajinde tabi ni akoko keresimesi ibere odun ni tabi arin odun ni osan ni tabi ni asale ni igba ti a kun fun ojuse ninu ebi ni tabi ni igba ti owo dile o ni ni igba gbogbo ki a ma po si ni ise oluwa ni won bi ati mo we pe ise ti a nse fun olorun ki se lasan ninu oluwa opolopo ninu aye wa isinsin yi ni won kun fun ise won kun fun ojuse o si je ohun ti o wu ni lori wi pe awon eniyan ti won je aladugbo wa yala won sise ni oja yala won sise pelu ijoba tabi won sise ni ibi ile idase sile ari wipe ohun kan ti o ma nwa lokan won ni wo pe won fe ki aye ti awon wa yi nipa ti ara ki o dara ju be lo nipa ise owo won awon ti won se oju titi awon ti won se afara ti moto ngba awon ti won ko ile awon ti won se opolopo ise miran erongba okan won ilepa won ni wi pe ki awon ki o fi aye sile dara ju bi awon ti ba lo nipa ise ti won se sugbon ye ki a mo wi pe ise ti a ba se ninu Kristi ti a si se fun ogo olorun nikan soso ni yo ni ere ni orun ati ni aye raye awon opolopo kristiani onigbagbo ni ari wi pe won ma ngba ohun popo lati owo olorun nigba ti won ti wo ijoba olorun won ti gba igbala o sese ki won ti ri iwosan ni opolopo igba nipa adura ati ebe won ti gba ohun popo lowo olorun sugbon o se ni laanu bi a ba wo igbesi aye won won o ti se ohun popo ti o se pataki ti won yo fi so wi pe won ti sise ti o lere ni ijoba olorun opolopo ti won ro wi pe won je ni mimo won je olododo ninu ijo ni o je wi pe ni ikehin won o farahan ni waju olorun lowo opo won o si je aboshi eni ti ko lere kankan ni waju olorun titi aye raye ki eyi ki o ma ba je ipin wa oni afin so loni we pe o ye ki a sise fun olorun ati ko lorin we pe ki a foriti ki a foriti ki a ma sona ki a ma sora ki a si ma sise titi Jesu Christi oluwa wa yo fi de ati ko lorin we pe a nse ipinu we pe a o sise omo olorun sani wa ati wipe a o tele ona ti oluwa wa to se omo ona ti oluwa wa to o sise fun olorun o se ife olorun oni o so wipe o nje ohun ni ati se ife olorun ki ohun ki o se pari ise re ati wipe nigba ti ohun wa le aye ohun je imole aye ohun si ni lati sise ni akoko isinsin nitori pe oru nbo nigba ti enikan ki yo le sise atijo ko lorin papo we pe a o sise ki a ba le fi onje mi bo awon ti ebi npa ati ki a ba le ko awon alaare wa si orisun iye oni ninu ise wa ninu agbelebo Kristi la ma sogo oni nigba ti a ba nkede wi pe ofe ni igbala ori ti a ko yi o so fun wa wipe ise ti a nso nipa re o je ise igbala okan tabi ise ijere okan ki a ba le ma so fun gbogbo awon eniyan ti won wa ninu ijoba okunkun awon ti won ti sina awon ti won ti jina rere si olorun wipe igbala nbe ninu Jesu wipe o ye ki won ki o wa sodo Jesu Christi nitori be gege bi ati ko lorin o ye ki enikokan wa ki o se ipinu wipe a o sise Paul apostle sin je ki o da wa loju wipe bi a ba mu ipinu yi se ti a duro sisin ninu ise olorun ti a o yese ninu ise olorun ti a npo si ninu ise olorun ni igba gbogbo wipe ere yo wa fun wa lodo oluwa o meta ni a fe gbe yewo ninu iwaasu ti oni ikini ise ti o lere ise ti o lere opolopo ise ni o je wi pe ko lere ni waju olorun opolopo ise ni o je wi pe be ati nse ki a ma ko iyepe ati awon nkan aye yi ki a ma ko won jo awon nkan ti o ba ni tale awon nkan ti a o fi ile ninu aye awon nkan ti a o ni mu lo sorun awon nkan ti ko ni ni ere ni waju olorun opolopo ise ti awon eniyan se nipa bayi ni won ti n padanu ere sugbon loni a fe so nipa ise ti o lere apa keji ninu iwaasu yi eso ise nipa ti emi ise ti a n se nipa ti emi kini eso ti a n ri nipa re iketa ere fun ise wa ere fun ise wa ikini iṣẹ́ tí ó lérè. Jẹ́ kí a wo Tesalonika kíní, orí kíní, ẹsẹ̀ ìkẹta, kí a wo iṣẹ́ tí a lè ṣe tí yóò mú èrè wá níwájú Olúwa. Iṣẹ́ tí ó lérè. Tesalonika kíní, orí kíní, ẹsẹ̀ ìkẹta, lé àìsimi, lé àwa rántí iṣẹ́ ìgbàgbọ́ yín àti làálàá ìfẹ́ àti sùúrù ìrètí yín nínú Olúwa wa Jésù Kristì níwájú Ọlọ́run àti Bàbá wa. Níhìn-ín ni Pọ́ọ̀lù ni ó ń kọ̀wé sí àwọn onígbàgbọ́ ní Tesalonika. Ó ń sọ fún wọn wípé òun rántí nǹkan mẹ́ta nípa wọn. Ìkíní, ìgbàgbọ́. Ìkejì, ìfẹ́. Ìkẹta, ìrètí. Ó sì ń sọ fún wa nípa àwọn nǹkan mẹ́ta yìí. Ó ń sọ nípa iṣẹ́ ìgbàgbọ́. Ó ń sọ nípa làálàá ti ìfẹ́. Ó ń sọ nípa sùúrù tí ó ní ìrètí. Ohun mẹ́ta yìí ni a rí wípé ó yẹ kí ó wà ní ìgbésí ayé onígbàgbọ́. Ṣe o rántí Kọ́rintì kíní, orí kẹtàlá, ẹsẹ̀ ìkẹtàlá tí ó sọ wípé ǹjẹ́ nísinsìnyí ìgbàgbọ́, ìrètí àti ìfẹ́ ń bẹ. Àwọn mẹ́ta yìí ṣùgbọ́n èyí tí ó tóbi jù nínú wọn ni ìfẹ́. Àwọn mẹ́ta yìí a kò lè yà wọ́n nípa ìgbàgbọ́, ìrètí àti ìfẹ́. Bí a bá ń fẹ́ ṣiṣẹ́ fún Olúwa, ó yẹ kí a mọ̀ wípé ìpìlẹ̀ iṣẹ́ tí a ń ṣe fún Olúwa òun ni ìgbàgbọ́ wa nínú Jésù Kristì. Láì ní ìgbàgbọ́, a ò lè ṣe iṣẹ́ tí yóò tẹ́ Ọlọ́run lọ́rùn. Láì ní ìgbàgbọ́ nínú Olúwa nínú Jésù Kristì, ìgbàgbọ́ wípé ó kú fún ẹ̀ṣẹ̀ wa, ìgbàgbọ́ wípé nípa ẹ̀jẹ̀ Jésù Kristì ni à ń wẹ̀ wá mọ́, ìgbàgbọ́ wípé òun ni ó wá láti kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ, ìgbàgbọ́ wípé agbàgbọ́ fún ẹ̀ṣẹ̀ wa gangan ni ó kú lórí igi àgbélébùú. Láì ní ìgbàgbọ́ yìí, gbogbo iṣẹ́ tí a ń ṣe ó jẹ́ òkú iṣẹ́. Nítorí ẹni tí kò bá ní ìgbàgbọ́ nínú Jésù Kristì, ẹni tí ó bá jẹ́ òkú nínú ẹ̀ṣẹ̀, ẹni tí ó bá jẹ́ òkú nínú àwọn nǹkan ayé wọ̀nyí tí ó fi ọ̀ṣọ́ ayé, ìrìn ayé, ìṣe ayé, ẹ̀ṣẹ̀ tí ó wà nínú ayé tí ó fi yí ara rẹ̀ ká, tí ẹ̀mí àti ọkàn rẹ̀ tí ó kú tí kò ní ìyè Ọlọ́run, irú ẹni bẹ́ẹ̀ gbogbo iṣẹ́ tí ó ń ṣe iṣẹ́ òkú ni. Ṣùgbọ́n lákọ̀ọ́kọ́ wípé kí a gba Olúwa gbọ́, èyí ni a fi máa ń rí. Àwọn ẹlòmíràn ní tòsí wa, ní ọ̀pọ̀lọpọ̀ ilé ìsìn àti àwọn díẹ̀ nínú ilé ìsìn wa níhìn-ín, iṣẹ́ tí wọ́n ń ṣe kò mú ìgbàgbọ́ nínú Jésù Kristì lọ́wọ́. Ó ṣeéṣe kí a rí ẹni tí ó fi gbogbo àkókò rẹ̀, tí ó fi ń ṣe iṣẹ́ tí ó rò wípé iṣẹ́ fún Ọlọ́run ni, ṣùgbọ́n kò ní ìgbàlà. Ó wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀, kò kó ẹ̀ṣẹ̀ rẹ̀ sílẹ̀. Kò jẹ́ kí a fi ẹ̀jẹ̀ Jésù Kristì wẹ̀un, kí a sì wẹ̀ funfun ju snow lọ. Irú ẹni bẹ́ẹ̀ ni a ń sọ fún wípé iṣẹ́ rẹ̀ kò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa. Ìpìlẹ̀ lórí èyí tí a ń kọ́ ilé ìgbàgbọ́, iṣẹ́ ìgbàgbọ́ sí ni ìgbàgbọ́ wa nínú Jésù Kristì. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ìfẹ́ wa fún Ọlọ́run. Bí a ti mọ̀ wípé ó fẹ́ wa, àwa náà nítorí ìfẹ́ rẹ̀, àwa sì fẹ́ ẹ pẹ̀lú. Bí èyí ni a fi lè ṣe làálàá nínú Olúwa, kí làálàá wa kí ó má bàá já sí asán. Jẹ́ kí a tún wò ó nínú Hebrew. Hebrew orí kẹfà, ẹsẹ̀ ìkẹwàá. Nítorí Ọlọ́run kì í ṣe aláìṣòdodo tí yóò fi gbàgbé iṣẹ́ ẹ̀yin àti ìfẹ́ tí ẹ̀yin fi hàn sí orúkọ rẹ̀ nípa iṣẹ́ ìránṣẹ́ tí ẹ ti ṣe fún àwọn ènìyàn mímọ́ tí ẹ sì ń ṣe. Ohun tí ó yẹ kí ó yé wa níhìn-ín ni wípé bí ó ti ń sọ nípa iṣẹ́ wa, bẹ́ẹ̀ ni ó ń sọ nípa ìfẹ́ tí a ní nínú Olúwa. Bí a bá ya nǹkan méjì yìí nípa, a ó rí wípé àwọn méjèèjì wọn kò ní jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa. Bí a bá sọ wípé a ní iṣẹ́ lọ́wọ́, kì í ṣe iṣẹ́ ti ara, ṣùgbọ́n iṣẹ́ tí a ń ṣe nínú ilé ìsìn, iṣẹ́ tí a ń ṣe fún ìjọba Ọlọ́run, iṣẹ́ tí a ń ṣe láti jèrè ọkàn àwọn ẹlòmíràn, iṣẹ́ ti a nṣe lati sin Ọlọrun bi ko ba mu ife Ọlọrun lọwọ bi o ba je wi pe a kan nṣe lai ni igbagbọ ninu Jesu a nṣe lai ni ife Ọlọrun a nṣe lai ni ireti iye ni pekun pelu Ọlọrun loke ọrun iru iṣẹ́ bẹ ki yo je itẹwọgba a ri awọn ti won nṣe iru iṣẹ́ bẹ igbala Jesu Kristi ko ti je ti won idariji ese nitori ohun ti Jesu Kristi se lori oke Calvary ko ti je ti won lojojumo ni won dese lojojumo ni won je wese sugbon won ko je ko ese sile iru awon be bi won ti le fi gbogbo owo won fun ijo bi won ti le fi gbogbo akoko won fun ijo fun ise esin ki yo je etewogba ni waju Oluwa nitori be ise lai si ife Olorun ise lai si igbagbo ninu Kristi ise lai si ireti iye ni pekun ko je etewogba ni waju Oluwa eda keji ni ife lai si ise awon elomiran won ma gbadura won ma so fun Olorun wi pe awon feran Olorun popo sugbon ife won si Olorun ko mu igboran igbagbo lowo ife won si Olorun ko mu igboran lati se ohun ti Olorun pa lase lati se ife won si Olorun ko mu ki won ki o ni edun okan si awon ti o nse gbe lati le wa won lo lati le wa awon agotan ti o sonu lati le mu won wa sinu ijoba Olorun won kan so wi pe awon ni ife ife ni enu sugbon ife ti won ko mu si ise iru ife be ko je etewogba ni waju Oluwa nitori be ohun ti Olorun be lo wa ni wi pe ki a ni ki a se laala tabi ki a se ise ti o ni ipile ninu igbagbo Jesu Kristi ti o si je wi pe ohun ti o n ti wa lati se awon nkan won yi ni ife wa si Olorun ife wa si awon ara ife wa fun awon elese nitori wi pe a ko fe ki won ki o se gbe iru ife yi ni o ma je ki a sise fun Olorun bi a ba ri enikeni laarin wa ti a ri wi pe o je afafa fun Olorun a ri wi pe o n se laala fun Olorun o n fi akoko owo ohun ini ati nkan miran ti o ni o n fi sise fun Olorun iridi re ni wi pe o ni ife si Olorun o ni ife si awon ara o ni edun okan lati gba awon elese kuro ninu orun igbe ti won lo je ke wo Nehemiah Nehemiah ori kerin lati ese ikokandilogun mo si so fun awon ijoye ati fun awon olori ati fun awon eniyan yoku pe ise na tobi o si po a si ya ara wa lori odi ikini jina si eni keji ese ikokan le logun be ni awa se ise na idaji won di oko mu lati kutukutu woro titi irawo fi yo nihi ni a nri Nehemiah je eni ti o n sise ni afin oba tele awon elomiran ro wi pe enikan ti o je oraye eyan eni ti o ni ise lowo ni o ye ki o ma sise fun Olorun awon elomiran ro wi pe awon ti ko kawe de university awon ti ko ni ise ijoba awon ti ko se ise debi ti won le ra moto awon ti ko se ise debi ti owo won ti o le je ki won ki o ko ile tabi ki won ki o jeun tabi ki won ki o gbo bukata ebi awon oraye eyan ti ko nise lowo ni o ye ki o ma sise fun Olorun sugbon a ri wi pe Nehemiah ki se ru eniyan be o je eni ti o ni ise ipo giga o je eni ti ipo re ni afin oba ti ko si eni ti o le kuro nibe sugbon o be si ni gbo wi pe odi Jerusalemu ni ati wo pale ati wi pe ati fi iná sun awon ilekun re o be si ni edun okan fun Jerusalemu o be si ni edun okan fun awon olugbe Jerusalemu nitori Jerusalemu ni olu ilu o ni ibe ni Olorun fun ara re ti o fi adehun si wi pe ogo Olorun yo wa nibe ati lati ibe lo ni imole ihin rere imole oro olorun ti a ti ko won yo lo si gbogbo aye o si wa je edun okan fun Nehemiah nitori eyi ni o fi kuro ni ipo giga ti o wa nje ari enikeni ninu wa ti o ti je ipe olorun ari enikeni ninu wa ti o pa ipo ola ti o wa ti o pa ati ti o nfe lati sise fun olorun iru eni be yo dabi Nehemiah nihi ni ari we pe o ku awon eniyan won ijo ati ijoye ati awon olori awon elomiran a ma ro we pe bi abaje ijoye bi abaje agba ninu ijo bi abaje ologbon ninu ijo ati olori ninu ijo wi pe ohun ti o ye ki a se ni ki a ka ogbera ki awon mekunu awon ti won ro pe ko je nkan kan ninu ijo ki won ki o ma se ise na rara ko ri be nihi ni ari we pe Nehemiah ati awon ijoye ati awon olori ati gbogbo awon eniyan ti o ku won so fun ara won wi pe ise na tobi o si po ise wo ni won se ti won so wi pe ise na tobi o si po ise wi pe won fe wo won fe ko odi Jerusalem ti ati wo pale nje o mo wi pe ijoba Olorun o ni odi ti ati wo pale ti awon woli eke ti won ti wo pale ti awon alake so elesin ti won ti wo pale ti awon ti ko mo bibeli daju daju si igbala okan ti won ti wo pale ti awon alagaba gebe esin ti won ti wo pale o wa je ise ti re o je ise temi ise npe fun enikokan wa wi pe a o lo a o jere okan odi ti ati wo pale ni ijoba Olorun wi pe a o ko odi ti awon eleko eke awon woli eke awon ti awon alarin kiri ti won fi esin se jeun jeun odi ti won ti wo pale wi pe iwo ati emi wi pe a o gbe ero a o wasu ihere a o je ki imole ihere ki o de ti igbo awon ti se gbe ni ese kokan le ni ogun ni won ti so fun a wi pe bi be ni a wa se ise na o jeun ti o wo ni lori won ni be ni a wa se ise na bi a ba le so yi nipa ijo wa bi a ba le so yi nipa enikokan wa be ni a wa se ise na o je ise ti o lere sugbon ki a to le se ani lati ni okan lati sise okan lati sise wo ese ikefa be ni a wa mo odi na gbogbo odi na le a si mo kan ara won titi de ida meji re nitori kiyesi daadara nitori awon eniyan na ni okan lati sise sugbon je kin je ki o yi o bi ki ba se wi pe won feran Olorun won ki ba ti ni okan lati sise nitori bi Nehemiah bi o ti de Jerusalem ti o pe awon ijoye ti o pe awon olori ti o pe awon eniyan jo wi pe ki won wo ki won ko odi ti a ti wo pale bẹẹni ari wi pe awon eniyan be si ni fi esun eke sun won bẹẹni won be si ni se inu ribini si won bẹẹni won be si ni ko iwe si awon elomiran wi pe awon eniyan won yi je aladamo aladase bẹẹni won be si ni so wi pe Nehemiah fe gbe ara re kale gege bi olori awon eniyan na bẹẹni won be si ni so ohun ko bakun gbe fun Nehemiah ati si awon eniyan na se omo wi pe awa paapaa ninu ise oluwa bi ki ba se wi pe ani ife olorun bi ki ba se wi pe ani ireti ogo bi ki ba se wi pe ani igbagbo ninu Jesu Christi a oni le se ise na nitori wi pe awon elesun eke won po awon ti won ro wi pe boya a n wa owo boya a n wa iyawo ni boya a n wa oko ni boya a n fe nkan aye yi boya a n fe di eni gbojumo ninu ijo opolopo oro ko bakun gbe ni awon eniyan ni won le ma so si wa wi pe a fe di agbateru ihinrere a fe di alakatakiti elesin opolopo oruko ni o sese ki won ki o ma pe wa sugbon a so nipa awon eniyan won yi o pe won ni okan lati sise iwo paapaa bi o ba feran Jesu o ranti wi pe opolopo nkan ni a se si Jesu Christi o ranti wi pe Paul apostoli ati awon apostoli miran opolopo igba ni won lo si inu tubu kini se ti won duro ninu ise Olorun kini se ti won ko ja para ninu ise Olorun kini se ti ese won ko ye ninu ise olorun kini se ti ipara eni rubo won ko diku ninu ise olorun ohun kan lari nipa won won ni okan lati sise eyi ni akoko ti re eyi ni akoko temi wipe o ye ki enikokan wa papa ki ani okan ati emi lati sise fun olowa ati so fun wa wipe akoko ipago ti ajinde onbo asin fe ki enikokan wa ki o jade lo ni awon ile ti o yi wa ka awon ore ti o yi wa ka ki a so fun won wipe ki won ki o wa ri jesu ki won ki o wa wo jesu kristi olugbala ki won ki o wa lati gba igbala olorun ma je ki ohun kun ki o di olowo iba ase oko tabi aya tabi ise miran tabi inu ni bini tabi oro ti awon elomiran so ohun kun ni won le so iwo ni o ye ki o mo wipe ati fi ipe pe o ipe lati odo olorun ati wipe ise yi agbe ile olowo nitori be ma se jafara nitori be ma se gbeyin ninu ise yi ki ori wipe o se ise ti a pe o si lati se ninu johanu ori kerin johanu ori kerin ese ikerin le logbon jesu wi fun won pe ounje mi ni lati se ife eni ti o ran mi ati lati pari ise re jesu kristi oluwa wa jesu kristi apere pipe wa jesu kristi eni ti an tele jesu kristi olugbala wa jesu kristi eni ti o ye ki a ma wo gege bi olupilese ati alase pe igbagbo wa o ni ounje mi ni lati se ise lati se ife eni ti o ran mi kini itumo ede yi o mo ti an pe ni ounje bi enikan ko ba jeun ni ooro ojo kan a o ri wo pe oju re yo yato bi enikan ko ba jeun sule ojo kan a o ri wo pe agbara re yo ma dinku bi ko ba jeun fun ofe kan o somo iti bebe ku o ti jesu kristi so fun wa ni wi pe ounje ohun ohun ti o n gbe ara duro ohun to n gbe emi ohun duro ohun to je ko n wa laaye ati laaye ni igba naa ohun ni lati se ife eni ti o ran ohun bi ohun ti n ji laaro bi awon elomiran ti n jeun ounje ti ohun fe je ni ife olorun losan ounje ti ohun lepa re ni ife olorun ni asale ounje ti ohun lepa re ni ife olorun ati wipe lati pari ise re iwo naa mo gege bi agbalagba wipe ohun ti a ko bere a ki pari re nje je ki n bi o leere ibeere kan nigba wo lo pari ise ti olorun gbe le o lowo bi o ba ti bere jo se se fun o lati pari bi o ba ti bere ise jere okan ise ki a ma kaakiri ki a ma ti oju ile kan de oju ile keji lati so fun won nipa igbala ofe ti o wa lati odo jesu kristi nipa iku jesu kristi lori igi agbelegbo bi o ba ti bere nigba wo lo pari re sugbon jesu kristi so fun wa gege bi apere wa gege bi asaju wa ti o ye ki a ma tele ounje mi ni lati se ife ni ti o ran mi ati lati pari ise re ko fi mo nibe nikan soso wo ese ti o tele eyin ko ha wi pe o ku osu merin ikore yo si de wo mo wi fun yin egbe oju yin soke ki e se wo oko nitori ti won ti funfun fun ikore na o ti a pe ni ikore nihin ni we pe ki a kore awon okan eniyan si ijoba olorun ki a so fun wi pe jesu n gbada jesu n tuni sile jesu n dariji jesu n wenimo ki awon paapa ki o se wa lati inu aye ki won ki o wa sinu kristi ki won ki o di omo ijoba olorun bi won ba se be o je wi pe akore won sinu ijoba olorun eyi ni o ye ki a sise le lori eyi ni o ye ki a se laala fun je ki a wo johanu ori ikefa johanu ori ikefa ese iketa din logbon e ma se sise ounje ti segbe ninu bibeli lai lai o so wipe e ma sese laala fun ounje ti segbe sugbon fonje ti wa titi di eye aini pekun eyi ti omo eniyan yo fi fun yin nitori pe ohun ni ani baba olorun baba ti fi didi di ise ti opolopo nse loni iba je ise ke ade okumorun tabi ise ke aje olukoni fun awon omode ni ilewe tabi ise wipe ibi ti ati da ile ise sile awon ti won ro nkan kan tabi awon ti won se nkan gbogbo awon ise won ti a le daruko won je ise onje tin segbe nitori wipe a nse ise won yi ke a ba le jeun ke a ba le daso bo ara wa tabi ke a ba le kole sugbon o ye ke a mo wipe awon ise won yi ohun ti won le fun wa ni awon omule mo fo aye yi ohun afowo ba file ti aye eni Jesu Kristi so wipe ke a ma se lo gbogbo akoko wa lori ise fun onje ti segbe sugbon ke a kunkun ma sise ke a ma se laala fun eyi ti so ni di aye ninu Olorun ati eyi ti yo ni ere iye aini pekun nitori be o ye ke a mo wipe ise ti a pe wa si ise ti o lere oni ise ijire okan ise fun ijoba Olorun kini eso iru ise be eni o mu a lo si apa keji eso ise ti a nse nipa ti emi eso akoko ni wipe a o ni iwa ododo iwa rere iwa mimo ni igbese aye wa bi a ba so pe a nsise fun Olorun ti a o so eso iwa mimo eso irele eso ododo eso ki a ma rin deede eso ki a ma rin ni yiye ninu ijoba Olorun iru ise be ko le je etewogba ni waju Olorun o ye ki ise yi ki o kokko so eso ni igbese aye ti wa wo iwe owe iwe owe ori ikokanla ese ogbon owe ori ikokanla ese ogbon eso ododo ni igiye eni ti o ba si yi okan eniyan pada ologbon ni bi o ba ti fa ila si ese yi ninu bibeli re o ye ki o se be eso ododo ni igiye eni ti o ba si yi okan eniyan pada ologbon ni o so fun anihin wipe eso ti o ye ki ise wa ninu Kristi ise wa ninu ijoba Olorun eso ti o ye ki o kokko so ni eso ododo Filipi ori kini ese ikewa ati ese ikokanla ki eyin ki o le dan ohun ti o yato wo ki ese jasi olododo ati alaije ohun ikose titi fi di ojo Jesu Kristi lehin igba ti eti kun fun eso ododo lati odo Jesu Kristi fun ogo ati eyin Olorun ni ati je ki o ye wa wepe eso ti onigbagbo nso o je eso ti o yato ti awon ti o wa ninu aye eso wo la ri lowo awon ti o wa ninu aye eso iwa ife kufe igberaga isoro odi eso ti o je eso kikan eso ti ki mu ki aye awon aladugbo won ki o rorun sugbon a nso fun wa o ni ki eyin ki o le dan ohun ti o yato wo eni ni wipe ki eso igbese aye re gege bi omo Olorun gege bi ero ijoba orun gege bi eni ti o ti to Jesu Kristi wo gege bi eka lara ajara Jesu Kristi ki eyin ki o le eso ti o yato eso ife eso ayo eso irele eso ipamora eso iwa tutu eso ti a o so ti awon aladugbo wa ti o fi ri wipe a yato si awon elesin awon bankunjo o ni ki eyin ki o le dan ohun ti o yato wo ki e se jasi olododo alaije ohun ikose wipe ki iwa wa ise wa ki o ma se ko enikeni lese àwọn ẹlòmíràn tí wọ́n ń wá sí inú ìjọ ìwà wọn. A máa jẹ́ kí àwọn aláìgbàgbọ́ kí ó ní àríwísí sí ìjọ. Wọ́n a máa sọ wípé ìwọ tí o tilẹ̀ ń wàásù ó jà ju kíni lọ. Ìwọ tí ó jẹ́ wípé lóòótọ́ ló ń wàásù ọtí ò kúrò nílé rẹ. Ìwà ìbàjẹ́ kò kúrò lọ́wọ́ rẹ. Sìgá mímu ńkọ́, ìrédè òru ńkọ́, fàyàwọ́ ńkọ́, olè jíjà ńkọ́, ọ̀rọ̀ tí a ń sọ tí a ń fi ọ̀rọ̀ kẹ́lẹ́ ba ẹnìkejì wa jẹ́ ńkọ́. Ìwọ tí o sọ wípé o jẹ́ oníwàásù, o jẹ́ adarí ìdàpọ̀ ojúlé, ṣùgbọ́n a mọ irú ọ̀rọ̀ tí a ń bá lẹ́nu rẹ, ó ní kí o má ṣe rí bẹ́ẹ̀. Bí o bá rí bẹ́ẹ̀, ó jẹ́ wípé a jẹ́ ohun ìkọ̀sẹ̀ fún àwọn ẹlòmíràn. Ó ní lẹ́yìn ìgbà tí ẹ ti kún fún èso òdodo láti ọ̀dọ̀ Jésù Kristì Olúwa fún ògo àti ìyìn Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, èso àkọ́kọ́ tí ó yẹ kí a so ní ìgbésí ayé wa òun ni wípé a jẹ́ ẹni bíi tinú Ọlọ́run. Ìwà wa ti yí padà, ìrìn wa ti yí padà, ọ̀rọ̀ ẹnu wa ti yí padà. A jẹ́ àyànfẹ́ Ọlọ́run ní tòótọ́, a sì jẹ́ olódodo. Ìkejì ni wípé a ń yí ọkàn padà, tún padà lọ sí ìwé òwe orí ìkọkànlá. Ìwé òwe orí ìkọkànlá ẹsẹ ọgbọ̀n, ó ní èso òdodo ní igi iyì. Ẹni tí ó bá sì yí ọkàn ènìyàn padà, ọlọgbọ́n ni. Kí ni a ti rí èyí sí? Ẹni tí ó bá sì yí ọkàn ènìyàn padà, ọlọgbọ́n ni. Àwọn ènìyàn tí wọ́n ti ń rò nínú ọkàn wọn wípé Ọlọ́run jìnà réré, ṣùgbọ́n tí ìwọ yí ọkàn wọn padà, tí wọ́n mọ̀ wípé Ọlọ́run wà nítòsí, ó gba ọgbọ́n Ọlọ́run. Àwọn ènìyàn tí wọ́n ti jókòó sínú òkùnkùn, tí wọ́n rò wípé agbára òkùnkùn ni wọ́n fẹ́ fi ṣe bí ìsádi wọn, ṣùgbọ́n tí o lọ bá wọn sọ̀rọ̀, tí o yí ọkàn wọn padà, tí wọ́n mọ̀ wípé kò sí agbára mìíràn lẹ́yìn agbára Jésù Kristì, ọlọ́gbọ́n ni irú ènìyàn bẹ́ẹ̀. Àwọn tí wọ́n ti fi ayé wọn dógò sí ọwọ́ èṣù, tí wọ́n ti sọ wípé láyé Lọ́run wọn ó bá èṣù kú, ṣùgbọ́n tí o lọ yí wọn padà, tí o sọ fún wọn wípé bí wọ́n bá jókòó ti èṣù, bí wọ́n bá fi ọkàn wọn sọ́wọ́ èṣù, wípé wọn ó ṣègbé ní ayérayé, ṣùgbọ́n tí wọ́n bá wá sí ọ̀dọ̀ Jésù Kristì, tí wọ́n ké pé Jésù Kristì Olùgbàlà, wípé wọn ó di ẹni ìgbàlà, ó yí ọkàn irú ẹni bẹ́ẹ̀ padà, ọlọ́gbọ́n ni irú ènìyàn tí ó bá lè ṣe bẹ́ẹ̀. Àwọn tí ó ti rò wípé ìgbádùn wà nínú ẹ̀ṣẹ̀, nínú àgbèrè, nínú kí a máa fi ọkùnrin ba ara ẹni jẹ́, wọ́n ti rò wípé ìgbádùn wà nínú ọtí mímu, nínú sìgá mímu, nínú ìrédè òru, nínú ká máa jó káàkiri, ká máa jẹ ẹbọ káàkiri, tí o lọ bá wọn tí o sọ fún wọn wípé ìgbádùn tòótọ́ inú Jésù ló wà, ìgbádùn tòótọ́ inú ìwà mímọ́ ló wà, ìgbádùn tòótọ́ nínú àlàáfíà Ọlọ́run ló wà. Bí o bá yí ọkàn wọn padà bẹ́ẹ̀, ọlọ́gbọ́n ni irú ẹni tí o bá ṣe bẹ́ẹ̀. Èyí ni a fi ń sọ wípé ohun tí ó yẹ kí ìjìrì ọkàn kí ó ṣe, èso tí ó yẹ kí iṣẹ́ wa kí ó so nínú Ọlọ́run ni wípé a ń yí ọkàn padà. A jẹ́ ọlọ́gbọ́n, sọ fún mi, àwa tí a wà níhìn-ín, wò ó káàkiri, wo ẹ̀yìn, kí o wo iwájú, kí o wo ẹ̀gbẹ́ rẹ. Àwa tí a wà níhìn-ín, bí ó bá ṣeé ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa, bí a bá jẹ́ ìpè Ọlọ́run, bí a bá sọ fún Ọlọ́run wípé ọgbọ́n láti lè yí àwọn ẹlòmíràn padà, a ń fẹ́ kí Ọlọ́run kí ó fún wa. Ọgbọ́n láti lè jẹ́ kí àwọn ẹlòmíràn kí ó ní ìgbàlà nínú Jésù Kristì, a ń fẹ́ kí Ọlọ́run kí ó fún wa. Bí ẹnì kọ̀ọ̀kan wa tí a wà níhìn-ín, bí a bá lè jèrè ọkàn ẹnìkan ṣoṣo sínú ìjọba Ọlọ́run ní oṣù kan, gbogbo àwa tí a jèrè wọn àti àwọn tí a jèrè nínú oṣù tí ó tẹ̀lé, kí a tún jèrè ọkàn kọ̀ọ̀kan nínú oṣù tí ó tẹ̀lé. Gbogbo àwọn tí wọ́n wà nínú ìjọ ní oṣù kejì yìí, kí a tún jèrè ọkàn kọ̀ọ̀kan nínú oṣù tí ó tẹ̀lé. Nínú ọdún kan, ó jẹ́ mọ̀ wípé ibi tí a wà yìí kò ní lè gbà wá. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a kún fún iṣẹ́, ó yẹ kí a kún fún ojúṣe. Kì í ṣe ojúṣe wípé kí a kàn máa darí ìdàpọ̀ ojúlé nìkan. Àwọn tí wọ́n wà ní ìdàpọ̀ ojúlé, ṣé wọ́n ti ní ìgbàlà? Ṣé wọ́n ti mọ Olúwa? Ṣé a ti yí wọn padà? Ṣé Ọlọ́run ti fún wa ní ọgbọ́n tí a fi lè máa bá wọn sọ̀rọ̀, tí yóò jẹ́ kí wọn kí ó lọ sí orí eékún wọn láti gbàdúrà àgbàyọrí sí ìgbàlà títí a ó fi yí ìgbésí ayé wọn padà? Èyí ni èso tí Ọlọ́run ń retí láti ọwọ́ rẹ àti láti ọwọ́ mi, láti ọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa, kí a ba lè máa mú àwọn ọkàn kọ̀ọ̀kan wá sínú ìjọba Ọlọ́run. Kí sì ni èrè tí ó wà fún irú iṣẹ́ bẹ́ẹ̀? Bí o bá bẹ̀rẹ̀ lónìí, bí o bá tẹ̀síwájú, tí o yí padà, tí o bojú wẹ̀yìn,
6: ti o nso fun Olorun wipe lojojo lojojimo ni o ma ba awon eniyan soro oro nipa ijoba Olorun a o so nipa awon tin soro nipa oluso agutan awon elomiran won o mu ti an pe ni iwasu ihinrere ohun ti won ma nso fun awon elomiran ni wipe en wa wo oluso agutan de wa

bẹ́ẹ̀ yẹ kí a wo kroníkà kejì orí kẹẹ̀dógún ẹsẹ ìkeje ṣùgbọ́n ẹ̀yin mú ara le kí ẹ sì kí ẹ má sì dẹ ọwọ́ yín nítorí iṣẹ́ yín yóò ní èrè òrí bí a bá gba olúwa gbọ́ bí ẹ bá mọ̀ wípé olóòótọ́ ni olúwa àti wípé ìlérí rẹ̀ kì í yẹ̀ kì í tàsé kì í falẹ̀ ó yẹ kí a mọ̀ wípé iṣẹ́ wa nínú olúwa iṣẹ́ ìdìrẹ́ ọkàn yóò ní èrè níhìn-ín ni a ti gba àwọn ènìyàn wọ̀nyí ní ìyànjú wípé kí ẹ̀yin kí ó mú ara le kí ẹ má jẹ́ kí ohunkóhun kí ó jẹ́ kí a rẹ̀wẹ̀sì nítorí pé iṣẹ́ ń bẹ lọ́wọ́ wa láti ṣe iṣẹ́ wà nílẹ̀ tí a ní láti ṣe ìpàgọ́ àjínde ló ń bọ̀ yìí a ń fẹ́ kí àwọn ènìyàn tí ó wà ní àrọ́wọ́tó wa a ń fẹ́ kí wọn kí ó mọ̀ nípa Jésù a ń fẹ́ kí wọn kí ó mọ̀ nípa ìgbàlà Ọlọ́run a ń fẹ́ kí wọn kí ó mọ̀ nípa ìgbàlà tí Jésù Kristì tí ó ṣe àṣepé rẹ̀ lórí igi àgbélébùú àwọn tí wọ́n kàn ń lọ sí ilé ìsìn àwọn tí wọ́n kàn ń sọ nípa àjínde tàbí nípa ìjìyà Jésù Kristì ṣùgbọ́n tí òye òye wọn bí a ṣe lè di ẹni ìgbàlà a ń fẹ́ kí ó yé wọn ìwọ ni ó jẹ ẹnu fún Ọlọ́run èmi ni ó jẹ ẹnu fún Ọlọ́run gbogbo wa pẹ̀lú ìṣọ̀kan ni a ó jẹ ẹnu fún Ọlọ́run nítorí bẹ́ẹ̀ má ṣe jẹ́ kí ohunkóhun kí ó jẹ́ kí ó rẹ̀wẹ̀sì má ṣe jẹ́ kí ohunkóhun kí ó dáyà pọ̀ ó ní ẹ mú ara yín le kí ẹ má sì dẹ ọwọ́ yín má ṣe jẹ́ kí ó rẹ̀ ọ́ iṣẹ́ ń pè fún ẹnìkọ̀ọ̀kan wa ó ń sọ fún wa wípé nítorí iṣẹ́ yín yóò ní èrè níwájú Ọlọ́run èrè nínú ayé yìí àti èrè nígbà tí Jésù Kristì tí ó bá farahàn láti kó àwọn èèyàn fẹ́ lọ nítorí bẹ́ẹ̀ ṣiṣẹ́ fún Olúwa ṣùgbọ́n bí a ti ń ṣe iṣẹ́ yìí ó yẹ kí a rí wípé iṣẹ́ tí a ń ṣe ó jẹ́ iṣẹ́ fún Ọlọ́run nìkan ṣoṣo Matthew orí kẹfà ẹsẹ̀ ìkíní ẹ kíyèsára kí ẹ má ṣe ìtọrẹ àánú yín níwájú ènìyàn kí a bá lè rí yín bí o bá rí bẹ́ẹ̀ ẹ̀yin kò lí èrè lọ́dọ̀ bàbá yín tí ń bẹ lé ọ̀run àwọn ẹlòmíràn iṣẹ́ wọn ó kún fún kárímí ó kún fún ìgbéraga ó kún fún ojúsàájú ó kún fún àgàbàgebè ó kún fún ìgbéraga àwọn ẹlòmíràn tí wọ́n rò wípé wọ́n ń ṣiṣẹ́ fún Ọlọ́run ohun tí a máa ń rí ni wípé kárímí ó pọ̀ nínú ohun tí wọ́n ń ṣe bí wọ́n bá rí wípé olùṣọ́ àgùntàn wà nítòsí adarí wà nítòsí tàbí ẹlòmíràn wà nítòsí wọ́n á tẹ pamọ́ṣẹ́ ó dàbí àwọn ènìyàn ẹlẹ́ran ara tí wọn ò ní ìgbàlà ìgbà mìíràn ó ṣeéṣe wọ́n á wà nínú iṣẹ́ ìjọba kí ọ̀gá ibi iṣẹ́ kí ó tó máa ṣe àbójútó kí ó tó máa ṣe àyẹ̀wò gbogbo nǹkan kí ó tó máa káàkiri wọn á káwọ́ jọ wọn ò ní ṣiṣẹ́ wọn á jókòó wọn á káwọ́ gbéra ṣùgbọ́n bí wọ́n bá ti rí wípé ọ̀gá ń bọ̀ àwọn ẹrú adìde wọn á bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ irú iṣẹ́ bẹ́ẹ̀ kò ní èrè àwọn ẹlòmíràn wọn máa ń ṣe bẹ́ẹ̀ nínú ìjọ gbogbo ohun tí ó yẹ kí a ṣe gẹ́gẹ́ bí ojúṣe wọn ò ní ṣe é ṣùgbọ́n bí wọ́n bá rí wípé ẹnìkan ń bọ̀ alábòjútó kan ń bọ̀ wọn á bẹ̀rẹ̀ sí ní dìde iṣẹ́ kárímí nìyí o mọ̀ wípé nígbà tí ẹni yìí tí ò sí níbẹ̀ Jésù wà níbẹ̀ Ọlọ́run wà níbẹ̀ nítorí bẹ́ẹ̀ kí a má ṣe jẹ́ kí iṣẹ́ wa nínú Olúwa kí ó jẹ́ kárímí kí a má ṣe jẹ́ kí iṣẹ́ wa kí ó jẹ́ fún ojúsàájú ènìyàn ẹlòmíràn bí wọ́n bá wà ní àwọn nìkan ṣoṣo wọn kì í ṣe iṣẹ́ tí ó yẹ kí wọn kí ó ṣe ṣùgbọ́n ojúsàájú ó ti pọ̀ fún wọn bí wọ́n bá ti rí pé ẹnìkan ń bọ̀ bí wọ́n bá rí wípé ẹnìkan tí ó máa sọ wípé ẹ kò ṣe olúwa o Ọlọ́run á sọ agbára yín di ọ̀tún o bí wọ́n bá ti rí pé ẹnìkan tí ó máa sọ̀rọ̀ fún wọn ọ̀rọ̀ ṣírí fún wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ irú iṣẹ́ bẹ́ẹ̀ kì í ṣe iṣẹ́ tí a ń ṣe nípa ìfẹ́ Ọlọ́run ó yẹ kí iṣẹ́ wa kí ó jẹ́ iṣẹ́ tí ó wà láìsí àgàbàgebè láìsí ìgbéraga láìsí ojúsàájú láìsí wípé a fẹ́ gbé ara wa sókè tàbí iṣẹ́ tí ó jẹ́ wípé ènìyàn lè fihàn tàbí iṣẹ́ tí ó jẹ́ pé aṣọ la fẹ́ fihàn bí a ṣe ní ọ̀ṣọ́ ayé tó

0: fẹ́ fi hàn kò yẹ kí iṣẹ́ wa kí ó rí bẹ́ẹ̀ ó yẹ kí ó ṣe kí ó jẹ́ iṣẹ́ tí a ṣe pẹ̀lú ẹ̀mí òtítọ́ pẹ̀lú ọkàn òtítọ́ iṣẹ́ tí a ṣe sí olúwa àti sí ìtẹ̀síwájú ìjọba ọlọ́run bí a bá ṣe bẹ́ẹ̀ ó dájú wípé èrè pọ̀ fún wa ní ayé yìí àti ní ayé tí ń bọ̀ nínú ìwé ìfihàn orí kejìlélógún ìfihàn orí kejìlélógún ẹsẹ̀ ìkejìlá kíyè sí èmi ń bọ̀ kankan èrè mi sì ń bẹ pẹ̀lú mi láti san án fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ yóò ti rí Jésù Kristì ń bọ̀ èrè rẹ̀ sì ń bẹ lé ọwọ́ rẹ̀ láti san fún ẹnì kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí iṣẹ́ tí a ṣe fún ìtẹ̀síwájú ìjọba ọlọ́run ó yẹ kí a dìde dúró nísinsìnyí kí a bá olúwa sọ̀rọ̀ kí a sọ fún un wípé a fẹ́ ṣe iṣẹ́ tí ó lérè iṣẹ́ ìjìrì ọkàn àwọn òkú ọkàn ẹ̀ṣẹ̀ wọ́n pọ̀ nítòsí wa ó yẹ kí a dìde ó yẹ kí a jí nínú orun wa ó yẹ kí a lọ bá wọn sọ̀rọ̀ ó yẹ kí a mọ̀ wípé Jésù Kristì ti kú fún wọn ó sì ń fẹ́ kí a sọ fún wọn wípé òun ni olùgbàlà dìde dúró kí o gbàdúrà kí o fi àkókò rẹ fún ọlọ́run kí o fi ohun ìní rẹ fún ọlọ́run kí o fi àwọn tálẹ́ǹtì tí ọlọ́run ti fún ọ kí o fi fún ọlọ́run kí o rí wípé o ṣe iṣẹ́ tí ó lérè kí o sì rí wípé èso tí iṣẹ́ yìí ń so ní ìgbésí ayé rẹ ó jẹ́ èso ìwà òdodo kí o sì máa rìn déédé kí o rí wípé o ti kúrò nínú ẹ̀ṣẹ̀ o ń gbé ìgbésí ayé ọ̀tún nínú Kristì o sì rí wípé ohun gbogbo tí o ń ṣe ó ń fa ọkàn àwọn ẹlẹ́ṣẹ̀ wá sí ọ̀dọ̀ olùgbàlà kí o bá lè dáríjì wọn kí o ní ìrètí nínú ọlọ́run wípé ní tòótọ́ yóò fún ọ ní èrè tí ó tọ́ tí ó sì yẹ ní àkókò rẹ̀ gbàdúrà sọ fún ọlọ́run bí o bá ti jẹ́ aláfara tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀lẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú iṣẹ́ olúwa sọ fún ọlọ́run wípé àkókò tó láti jí àti láti já pápá nínú iṣẹ́ olúwa
1: This CLM Radio, the spiritual welfare is our concern.
2: A dúpẹ́ pé o rán Jésù Kristì ọmọ bíbí rẹ kan ṣoṣo. Ẹni tí kò lé ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n tí ó wá kú fún ẹ̀ṣẹ̀ wa. A sì dúpẹ́ lọ́wọ́ rẹ wípé ìfẹ́ rẹ gbòòrò tó bẹ́ẹ̀. Ó sì jinlẹ̀ jọjọ tí ó kọjá òye wa. A dúpẹ́ fún ẹ̀jẹ̀ tí Jésù ta sílẹ̀ lórí òkè Kálfárì. Láti kó gbogbo ẹ̀ṣẹ̀ wa lọ. Ǹjẹ́ à ń bẹ̀ ọ́ wípé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí Jésù ti ṣe tán láti kó lọ. Ẹ má jẹ́ kí wọn kó tún kù sí ìgbésí ayé wa. Ẹ má ṣe jẹ́ kí a fi ohunkóhun pamọ́ fún yín. A bẹ̀ yín wípé bí a ti ń gbọ́ ọ̀rọ̀ yín lónìí, ìgbọràn pípé wá fi fún wa. Ohun tí ó ń bá ẹlẹ́dàá rẹ̀ jà. Yọ kúrò ní ọkàn wa. Ní ìgbẹ̀yìn kí a lè fi ìjọba ọ̀run ṣe èrè jẹ. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí a ń fẹ́ yẹ ìwé mímọ́ wò lórí ìgbọràn pípé. Bí a bá ń sọ nípa gbígbọ́ràn ohun tí ó yẹ kí ó yé gbogbo wa ni nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ wa ni a ní ọmọ nínú ilé ó sì máa ń jẹ́ ohun tí ó máa ń dùn wá bí ọmọ nínú ilé bí ó bá ya aláìgbọ́ràn ó sì ṣeéṣe kí ó jẹ́ wípé a ti ní ìrírí ní ibi iṣẹ́ tí ó sì máa ń jẹ́ ohun ẹ̀dùn ọkàn wa bí ó tilẹ̀ wù kí ọmọ iṣẹ́ kí ó já fáfá tó tabi bi o ti won ki ori re ki o ya si ati mo kan se to bi o ba ni abuku yi wi pe o je eni ti ki gboran eni ti a ma nso titi ki o to gba fun wa o ma nje ohun ibanu je pupo bi e ba si wo ijoba onti ijoba ma nfajuro si to aigboran kosi gbogbo awon ti a ma npe ni olopa ti won se ise olopa won wa fun ati wo awon ti won je omo alaigboran nitori be igboran o je ohun ti o se pataki yala ninu ile ni aarin ebi wa ninu ile iwe ni ibi ise ni ti ijoba be na ni o si se pataki ni ibalo wa pelu olorun asi ni apere pupo lori awon ti won ni igboran pipe si olorun sugbon a o le menuba igboran lai menuba ase ofin ilana oro ati eko lati orun wa nitori bi o ba si ase tabi ilana kan ti a fi lele bi o ba si oro ti a ti so ti sile tele tele bi o ba si si eko ti a ti fi ko ni koni si ohun ti a n beere igboran lori re lowo wa sugbon opolopo nkan ni olorun ti ko wa ninu oro re ti o si n beere ohun kan lowo wa eyi ni igboran bi o ba si se wipe awa nikan ni adawa ti ko si iya baba ti ko si awon ibatan ti ko si awon ore igboran aronun pupo bi o ba ri omo ti o nse aigboran ki se ohun nikan ni o n da adase o ni awon ore ti won so fun wipe se o de to be to je pe gbogbo nkan ton so ni won na fe se igboran si bi o ba ri omo ise ti o dabi eni wipe o je alaigboran o dabi eni wipe iru omo ise be o ni ifeyinti o si ni awon agbani ni imoran ti won so fun wipe ko dara bi o ba n gboran ni igba gbogbo wipe a dabi eni wipe o je ode bi e ba si ri enikeni ni igboro ti o n se aigboran o ni awon ti won ma n so fun wipe ko se anfani lati gboran si ohun gbogbo ti o n gbo ninu ile olorun bakan naa ni bi o ba se wipe ko si iya ko si baba ko si enikeni bi ore ti o n ki won leyin igboran aronu ju be lo sugbon mo je so fun o wipe gbogbo aigboran patapata ni o ni ijiya ninu sugbon anu olorun wa fun awon ti won se tan lati fi igboran pipe ba olorun lo mo n fe koko wo awon ti arika ninu iwe mimo gege bi apere rere ti won fi igboran pipe ba olorun lo mo si n fe wo kini ohun iwuri ati ifeyinti ti won ni ti won fi gboran si olorun lenu be ni ise awon aposteli ori ikokanleni ogun lati ese ikewa ni a n ka nipa ogbeni kan a o bi si inu igbagbo o je ashodi o si je onikupa ni tele tele o je elese ese ti re ti le buru pupo pupo o si yangan o sogo ninu iwa ailolorun iwa ashodi iwa aigboran iwa ti ija ati ote si oro olorun sugbon nibi ti o tin tesi waju lati se ilodi ati iwosi si oruko olorun ni osan ojo kan ni Jesu Kristi omo olorun ni o ba pade ni eyi ti awo nigbagbo ma npe ni ikorita nitori wipe olorun bere ipinu lowo re eni yi ni a npe ni Saulu ara Tarsu eni ti a mo si Paulu apostoli leyin igba ti o yi pada bi olorun ti ba pade be lo njewo fun olorun wipe ninu aimo ni o nse eyi ti o nse tele tele o si jewo ese re ko fi onkon pamo o gbadura o wa oju oluwa o bebe lodo olorun wipe idariji ati anu ni o nfe ko pe jina ni aran odise olorun kan si ti a npe ni Ananias o gbadura fun oju re ti o sokun ti o fo olorun la asini ki o dide ko pe pupo abaptisi re a ri ibomi ni oruko baba ni ti omo ati ni ti emi mimo o wa bere lati ma se igboran si olorun lenu sugbon o di ojo kan ni o ba awon eniyan kan pade awon ti won fe di igboran pipe re lowo mo je so fun o wipe bi o ti wa bi loni o sese bi o ba ti dele bi o ti ni ipinu wipe bi o ti gbo oro olorun ni o n fe se igboran pipe awon ti won ma n ta epo si ala ti o wo awon abati eni je awon ti won fe ti ilekun orun ki won si si ilekun orun apaadi sile fun o won ti n duro de o bi o ti n dele ti o fe mura pelu ipinu pelu okan kan lati se igboran pipe be ni won wa ba o ti won so pe o je ma danwo o je ma gboran si olorun lenu won si n fe fun ni awon awawi pupo lati ma le se igboran mo je so fun o wipe Paul yi kan na o ni iru idojuko ati ejakule be ti awon ore ti won so fun wipe ko ye ki o gboran si olorun lenu to be sugbon o je eni ti o ni ipinu iru ipinu be ni mo be olorun ni oni wipe ki o fi si okan eni kokan ninu wa lati ese ikewa ise awon apostoli ori ikokan le ni ogun bi a si ti wa nibe le ojo pipo woli kan ti Judea sokale wa ti a npe ni Agabu nigba ti o si de odo wa o mu amure Paulu o si de ara re le owo ohun ese o si wipe bayi le emi mimo wi bayi le awon Jew ti o wa ni Jerusalem yo de okunrin ti o ni amore yi wo si fi ile awon keferi lowo nigba ti a si ti gbo nkan won yi ati awa ati awon ara ibe na be pe ki o ma se goke lo si Jerusalem Paul n tesiwaju lati gboran si olorun lenu o ti gbo ipe o ti gbo ipe nija ti a pe wipe o ye ki o lo si Jerusalem bi o ti le je wi pe inu ni bi ni po laarin awon Jew si Paul be ni Paul n se okan akin o si ni okan ti o duro sinsin o pinu ninu re wi pe ko si ohun ti o ye ipinu ohun wi pe ohun ni lati gboran si Olorun lenu ibi ti won wa duro si ibi ti won gbe ni akoko yi ni woli eniyan Olorun ki se keferi sugbon woli eni ti ohun paapa mo nipa eni ti an pe ni emi mimo o debe o si mu amure Paul o de ara re o wi pe ta le o ni amure yi won ni arakunrin yi ni ah o lo ma se o o ni wahala wa ni waju isoro a po fun nitori wi pe bi o ba gboran si Olorun lenu esu ota emi wa koni je ko gbadun a si ko si awon Jew ninu won a se lodi si pupo pupo eru ba bere si ni ba awon arakunrin arabinrin awon ore awon ti o mo Paul ni won be si ni so wi pe Paul ma se lo gbo idahun Paul ni ese iketala nigba na ni Paul dahun wi pe ewo le eyin se yi ohun ti o ye ko so fun onile niyan nigba ti won joko ti won so pe o ya o ipade ebi nitori pe ati gbo pe lagbaja eni ti a bi sinu ile igbagbo eni to je pe lati kekere le o ti ja fafa ninu esin eni to je pe opolopo wa ni ansore tele omoluwa bi si ni iwo to ti dagba lagba iwo ti o je opo ninu ijo ati ninu ile a tun gbo wi pe o nlo sibi kan a wa e wale ni ojo isegun ose to koja a o ri e won ni o tun lo sibi kan ton pe ni eko bibeli ewo tun niyan iya ati baba ati awon ojulumo ati awon ibata ati awon ana won si joko won ni ko joko sarin won ni okun le sibe mo lo tun lo se bi awon baba e on gba ti won fe ko ile isin to wo labule yin abi won fi pitan fun eni on lo fi okuta so le sibe baba o si kere ninu ise isin ago church onora awon aga iwasu onoye ti iya eda nbe gba ti won se ikore ni odun to koja abi won kin so fun nkan to nlo nle ni gbogbo won ni won mo pe onigbagbo ni wa nti wa o tun sese ri kan ni asale ojo to ye ko ma simi won tun so pe o lo se eko bibeli ma gba were mesi o se jeje o awon ti won ba ka bibeli pupo o ma ya were ni sora e bo se ri awon eyan ton gbe bibeli yen o mo ajesa ton je ninu le won awon ni wasu o dun lenu won won ma so fun wi pe ka ni yawo kan o ka se o gbogbo won la mo iyen lo joko ti won fe pa e lokan da igba ti gbogbo won ba soro tan patapata iya e wa bere a ma sunko o temi laarin ijo laarin egbe o doju ti mi o n gbe bibeli o tun wa ba je patapata o tun ya oju le elomi kakiri o tun wa asu paga iya jemi bo ba yi pada bi n ba ku ma debe o sogbo gbogbo wa tun kenu ti e awon mi amu ni ti lile elomi to gbon inu wa tun pe si koro ani o ye mi emi na gba ti mo wa ni kekere bo se n gbe mi lokan niyan sugbon se jeje aye gba jeje nsin gba to ba kuro ninu ile isin gba to ba kuro ni awon odo awon egbe boku ba ku fun e ta lo ma ba e debe bo ba je ki awon agba ki won foju si e lara bibeli to ngbe yen abo lowo e o sora e o ni awon eyan ni won penu po na so fun ball wi pe ma lo ma gboran si olorun lenu o wa gwo ese iketa la nigba na ni paul dan wi pe ewo le eyin se yi ti eyin so ku ti esi mu are ba okan mi awon ore igba to ba fe gboran si olorun lenu won fe mu are ba okan re won ma so ku won ma daya fu o nitori emi ti mura tan adupe lowo olorun fun eni to mura tan mo si woye wipe ipinu okan ti re ni wipe iwo na ti mura tan wipe ihin rere ti a fi to lenu woyi wipe oni kuro nbe eko oro olorun ti o ye koro ti ma tun aye eniyan se ti olorun se oloju ti o je ki ori ti o je ki oni eti omo ti o ngboran mo gbagbo wipe oni kuro ninu eko na o se se ki awon eniyan ki won fe se inu ni bi ni ki won fe ja nitori wipe o fe gboran si olorun lenu ṣùgbọ́n paul ń sọ fún ọ wípé nítorí èmi ti múra tán kì í ṣe fún dídè nìkan ṣoṣo kì í ṣe fún dídè nìkan ṣùgbọ́n láti kú pẹ̀lú ní jerusalemu nítorí orúkọ jésù olúwa a ò tí ì pè ọ láti kú wo ẹlẹgbẹ́ wa aṣáájú wa nínú ìgbàgbọ́ ẹni tí a fẹ̀jẹ̀ jésù kristi kan náà ra padà bí a ti ra wá padà àwa tí ó ní ìgbàlà ẹni tí ó mọ ọ̀rọ̀ ọlọ́run bí àwa náà ṣe ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tí ó pinnu nínú ọkàn rẹ̀ tí kò sì ṣe iyèméjì tí ó ń sọ wípé bí ó ṣe ti kú ni mo ti yá nígbà tí a kò lè pa á ní ọkàn dà àwa dákẹ́ ohun tí mo fẹ́ kí o ṣe àkíyèsí nìyẹn kò sí bí wọ́n ṣe lè sọ ọ̀rọ̀ tó kò sí bí wọ́n ṣe lè wíjọ́ tó pẹ̀lú rẹ ní tí wọn bá rí wípé wọn ò lè pa ọ lé ọkàn dà wọn adákẹ ṣùgbọn bí o bá jẹ ẹni tí ó dẹ ẹni tí kò mọ ọlọrun púpọ ẹni tí kò ní ìpinnu tí ó dúró ẹni tí wọn lè dẹrùbà tí wọn lè fẹjú mọ tí wọn lè sọ fún ọ wípé bó o bá gbọ àárí sí ọ táyà ẹ ti ń já kí wọ́n á pè é pé arábìnrin ó yá ní ẹ̀kọ́ bíbélì ó tó sọ pé ẹ máa nìṣó ẹ̀mí ń fẹ́ ó ṣàìlera fún ara bó bá ti rí i pé bẹ́ẹ̀ ni wọ́n tún kẹ́nu tí ó ju bẹ́ẹ̀ lọ bó bá wà nínú àwọn ẹni tó ń ránṣọ àwọn gbogbo ẹgbẹ́ wọ́n sọ pé owó tiẹ̀ ń kọ́ tá a fẹ́ fi ṣe ìrúbọ kí káwọn èèyàn lè máa mú aṣọ mi ò kì í ṣe ìrúbọ mọ́ wọ́n wá sí ṣọ́ọ̀bù ẹ mi tó ti ránṣọ wọ́n á kóra wọn dé pẹ̀lú ẹgbà lọ́wọ́ pẹ̀lú gbogbo ẹ̀ lọ́wọ́ wọ́n á sọ pé ó yá ẹgbẹ́ machine ẹ̀ wọ́n á gbé lọ wọ́n á gbà tán bá ṣe fìtínà sí ẹ tán bá fi ẹ̀ báyìí pé a lọ lọ́kàn ẹ ó ṣe é ṣe kí wọ́n náà kò lọ bá wọn pé kò burú ẹ jọ òrìṣà náà àjọ má sìn tàbí ó ṣe é ṣe kó ti jẹ́ pé ó ti ń fẹ́ gbé ìgbésẹ̀ ìgbọ́ràn sí ọ̀rọ̀ ọlọ́run nínú iṣẹ́ rẹ tàbí ní ti ìgbéyàwó rẹ gẹ́gẹ́ bí o ti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ní àṣálẹ́ yìí àwọn èèyàn sì máa wá bó bá jẹ́ ìyàwó tó ṣẹ̀ṣẹ̀ dé torí wípé ọ̀rọ̀ ọlọ́run ò gba òun láàyè láti dúró nínú ilé ẹ tó sì ti ń ka bíbélì àwọn òbí ìyàwó yìí wọ́n á ti pè pé ó ṣọ́ ọkọ ẹ ibi tó ń lọ yẹn wàá rí àbọ̀ ẹ tó bá máa dé a gbé bíbélì rù níjú àwọn tó ń kọ lọ́hùn a kàn dé ni tá a sọ fún ẹ wípé o jẹ́ palẹ̀ ẹrú ẹ mọ́ pé ìwọ ni ìyàwó kejì ṣọ́ o bó o bá sì ti dé ló ń fún ìjà mọ́nú wípé mbó ló ti ń bọ̀ ẹ̀kọ́ bíbélì ibi ò ní gbé mi pẹ̀lú ẹ o tó bá kọ́ ẹ lọ́hùn wípé kó wá pè mí ká máa sọ̀rọ̀ kan pé bóyá kí n wá sẹ́gbẹ́ kan díẹ̀ tó bá sọ bẹ́ẹ̀ lẹ́nu ẹ má jẹ́ ká yé le fún ẹ o ti ẹ̀ tí sọ bẹ́ẹ̀ o ti ń sọ sí ẹ lẹ́nu wípé o tó bẹ́ẹ̀ o ìwọ ló máa mú ìpinnu wípé o fẹ́ ní ìgbọràn pípé sí ọlọ́run nigba ti won ba ti ri wipe won o le pa o le okan da won adake oro si so wipe ife ti oluwa ni ke a se wo galatia ori ikini galatia ori ikini lati ese iketala nitori eyin ti gburo iwa aye mi ni igba tijo ninu isin awon ju bi mo ti se inu ni bi ni si ijo eni olorun re koja ala ti mo si ba je mo si ta opolopo awon ojugba mi yo ninu isin awon ju laarin awon ara ilu mi mo si ni itara lopolopo si ofin atowodowo awon baba mi eyi ti a ti n se tele tele ni Paul n so fun wa wipe oun paapa owo faseyin tele tele ninu ise isin sugbon o se wa laanu wipe isin atowodowo lasan ni isin ti ki gba nila isin ti ki gba ese lowo eniyan isin ti ki gba ijekuje imukumu ifekufe lowo enikeni o ni oun ta awon to ku yo ninu esin ninu isina ninu iwo okunkun ninu inu ni bini o se inu ni bini si ijo eni olorun re koja ala wa wo ese ike edogun sugbon nigba ti o wu olorun nigba ti o wu olorun o je mo pe akoko ti o wa yi o wu olorun ni iwo to tun wa sihin to wa joko to nko eko oro olorun se bi o mo we pe awon egbe wa bi a se nsoro ni ibayi won wa ni ile tete won wa ni ile oti won mu amuyira amutosara ba se nsoro yi awon egbe wa nisisin yi bi a ba gba ta ba nkoja lo a ma ri ninu won ni ebe eba titi ti won jo ijo eleya ijo esin awon miran ninu awon egbe wa won wa ni ile cinema ti won wo aworan ti awon omo esu ti won se fun won ti won gba owo lowo won owo si n ba tete ati ijo ati cinema ati oti ati ikobirin jo ati ti agbere o n ba lo sugbon bo se ti awa ni o wu olorun ninu anu re o pe wa o ni ki a sumo odo ohun mo n be olorun wipe ore anu ati owo efe ti olorun na si wa ki olorun ki o ma je ki ori wa ki o ko Paul wa so wipe nigba ti o wu olorun eni ti o ya mi soto lati inu iya mi wa ti o si pe mi nipa ore ofe re lati fi omo re han ninu mi ki emi ki o le ma waasu re laarin awon keferi loju kan naa emi ko ba ara ati eje gbimopo awon wole ara ati eje baba iya ara ebi awon ana awon ore re awon ni ara ati eje oni loju kan naa nigba ti mo ti gbo ipe nigba ti mo ti gbo oro olorun nigba ti a ti so fun mi wipe dide kuro ninu ifoju okan ti o wa kuro ninu ese re ki o gba Jesu Kristi Oluwa gbo ki o si bere si ni so itan agbelebu yi fun awon elomiran oni loju kan na emi ko ba ara ati eje gbimopo awon ara o ma nfa ni anu a ma se eniyan nigba ti awon ara awon ore ati opolopo awon eyan ti won ba so fun wa wipe o ti ero ti ya e o ti ero ti awon omo to bi kale igbese to fe gbe ye lati gboran si olorun lenu rowo ati eso tona iwo obinrin to so pe o fe gbe igbese o fe se atunse o fe gboran si olorun lenu ki lo fe je laye oda ta wa ninu eyi abo gbo pe awon ijoba paapa won mo aye ta won mo lara won je gbayan si se nsin ise factory o ti e le ri ise pe boji oji mi ko ti e si nkan won ni ta lo tun so pe o fe gbe igbese kan o fe pe bi para e o inu leto wa ton fun e lonje meta lojo omo ni to bi kale ki lo fe fi ton won gba to ba se atunse igbesi aye e awon ara atore niyan awon ara ati eje ti won fe ki a ba won gba imo e gba imoran ka gbimo ko pelu won iwo ti o ti gbo ipe lati wo ijoba olorun iwo lo so fun won wipe rara mo ti de ru ijoba olorun kale kenikeni ko ma ba mi tu pale mo ni ise awon aposteli ori ikarun lati ese ikeji dini ogbon ni mo ti nka ise awon aposteli ori ikarun ese ikeji dini ogbon wipe awa ko ti kilo fun yin gidi gidi wipe ke ma se fi oruko yi ko ni mo si wo eyin ti fi eko yin kun Jerusalem esin pete ati mo eje okunrin yi wa si ori wa awon ojogbon awon igi leyin ogba ninu ise isin synagogue awon ni won pe awon omo olorun yi awon eni igbala awon ti Jesu ti fi eje re ra pada won pe won si ari awujo won wa so fun won wipe ewo la ngbo te nse yi ewo lo ndowo yi awa ko ti kilo fun yin ni a si kilo yi gidi gidi ki se die a si so fun yin o atemo yin leti wipe eko te nko yi o ti leju awon oyinbo nikan ni won le se iwo eni ta bi dada lo nko birin jo ta ko won jo ti won po nle bo fe kenikan lo pon mi wa re ni pe bo fe kenikan lo segi wa re ni pe bo be tenikan odun wa ya si yara telomi iwo ta bi dada awon obi ton fun e lobirin to po won feran ni a se bakunrin ku lo ara ni ti o ti e ti re ni fe iwo ti won si wojo e ti won ri pe awon eyan daada ni awon omo luabi gbogbo awon omo luabi ton sun sile oti awon omo luabi ton je ajigbese awon omo luabi ton se fayawo awon omo luabi to je pe inu ese ni won sun ni won je ni won mu won si ma so fun ari pe awon obi e won si je omo luabi pupo o ni won se nfun e won ti e so papa nisin wi pe leri iyawo meje to ti fe ikan tun bo lona bo ba si ti nkunle we ninu ile awon isin mi ni won so fun wi pe o ma sorire o eni to mora wo ni mo ri ni waju e yi ninu isipaya laarin ose bo ba ti dele e ko se lalejo dada o nitori wi pe omo po ninu e wọ́n sì máa sọ fún ẹ pé wọ́n fẹ́ràn ẹni ni wọ́n fi ń kọlé ẹbẹ́ wọ́n di wàhálà rò ẹni àìsinmi àìbalẹ̀ àyà àìrójú àìráàyè ni wọ́n ń kọlé ọlọ́run ni àwọn wọ̀nyí wá pẹ̀ wípé àti sọ fún yín wípé ẹ̀kọ́ wò lẹ tún gbédé yìí wípé Jésù kan wà níbì kan tó máa ń gbani lọ́wọ́ ẹ̀ṣẹ̀ pátápátá ẹ má jẹ́ àtún gbọ́ bẹ́ẹ̀ lẹ́nu yín mọ́ o ṣe ẹ wá sọ àwàdí ẹlẹ́ṣẹ̀ ẹ wá mú ẹ̀jẹ̀ Jésù yẹn ẹ wá mú wá sórí wa ṣe ǹsì ò fẹ́ sọ wípé ìwọ ni alára mímọ́ àwàdí ẹlẹ́ṣẹ̀ wọ ẹsẹ̀ ìkọkàndínníọgbọ̀n ṣùgbọ́n pétérù àti àwọn àpọ́stélì dáhùn wọ́n sì wípé àwa kò gbọ́dọ̀ má gbọ́ ti ọlọ́run ju ti ènìyàn lọ ó mà dára láti ní ọlọ́run láti ní ìpinnu láti sọ wípé ní kíkú ní yíyè títí ọjọ́ ayé mi èmi kò gbọdọ̀ má gbọ́ ti ọlọ́run ju ti ènìyàn lọ ohun tí mo wá ń fẹ́ wádìí ni wípé kí ni àbáyọrí sí ìgbọràn wo Exodus orí ìkọkàndínníogún bí a bá gbọràn kí ni èrè rẹ̀ kini o je ini ati ipin wa Exodus ori ikokandinniogbon ese ikarun nje nisisin yi bẹ́yìn bá fẹ́ gba ohun mi gbọ́ ní tòótọ́ tí ẹ ó sì pa má jẹ̀mú mi mọ́ nígbà náà lẹ́yìn ó jẹ́ ìṣúra fún mi ju gbogbo ènìyàn lọ nítorí gbogbo ayé ni ti èmi ẹ̀yìn ó sì máa jẹ́ ìjọba àlùfáà fún mi àti orílẹ̀-èdè mímọ́ wọ̀nyí lé ọ̀rọ̀ tí ìwọ ó sọ fún àwọn ọmọ Ísírẹ́lì nígbà tí a bá gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti ń fi ìgbọ́ràn pàdé ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí a ń gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ilé a ń di ìṣúra fún Ọlọ́run kí ni a ń pè ní ìṣúra bí o bá ti jẹ́ ẹni tí ó ní ohun kan tí ó ṣe ọ̀wọ́n fún ọ ohun tí ó jẹ́ ìṣúra fún ọ ó jẹ́ ohun tí o máa ń fún ní ìtọ́jú púpọ̀ ìgbà tí a bá di ìṣúra fún Ọlọ́run a máa tọ́jú wa a máa fún wa ní ohun tí ó yẹ wá ní ìgbà tí ó sì yẹ wá a máa dáàbò bò wá a máa fi ìṣọ́ rẹ̀ ṣọ́ wa ní Ẹ́xódù orí ìkẹta lé ní ogún ni a ti ń kà á láti ẹsẹ̀ ogún Ẹ́xódù orí ìkẹta lé ní ogún láti ẹsẹ̀ ogún kíyèsí ìmíràn áńgẹ́lì kan ṣíwájú rẹ láti pa ọmọ lé ọ̀nà àti láti mú ọ dé ibi tí mo ti pèsè sílẹ̀ mo ń fẹ́ ran ọ létí pé kí Jésù Kristì kí ó tó fayé sílẹ̀ kí ó tó lọ ló ń sọ fún àwọn ọmọ ẹ̀hín rẹ̀ ó sì ń sọ fún àwa náà pẹ̀lú wípé ẹ má ṣe jẹ́ kí ọkàn yín kí ó dàrú ẹ gba Ọlọ́run gbọ́ ẹ sì gbà mí gbọ́ pẹ̀lú wípé nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ni ó wà ìbá má ṣe bẹ́ẹ̀ èmi ìbá ti sọ fún yín èmi sì ń lọ láti lọ pèsè àyè sílẹ̀ ní tí mo bá sì lọ láti lọ pèsè àyè sílẹ̀ èmi a sì tún padà wá wípé níbi tí èmi gbé wà kí ẹ̀yin kí ó lè wà níbẹ̀ pẹ̀lú a wá ń sọ fún wa wípé ní àkókò kan ní ìgbà kan ní ayé àwọn ọmọ Ísírẹ́lì ni àwọn náà ní irú ìlérí bẹ́ẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé ìlérí yìí kò súnmọ́ tiwa kò tó tiwa wípé ilẹ̀ kan wà tí a pè ní ilẹ̀ ìlérí ilẹ̀ Kénánì tí a gbà lọ́wọ́ àwọn kan tí a sì ń fẹ́ láti fún wọn ṣé o mọ̀ wípé ọ̀run rere tí a sọ pé a fẹ́ lọ yìí ogunlọ́gọ̀ àwọn áńgẹ́lì la lé jáde nínú rẹ̀ èṣù àti ìdámẹ́ta àwọn áńgẹ́lì lé ọ̀run ni a lé jáde a sì ń sọ fún wa wípé ààyè tí àwọn áńgẹ́lì wọ̀nyí pàdánù rẹ̀ ààyè tí ó lọ́lá ààyè tí ó tóbi ni Jésù Kristì ni ó lọ pèsè fún wa ṣùgbọ́n Ọlọ́run sọ fún àwọn ọmọ Ísírẹ́lì wípé òun fi áńgẹ́lì kan sí ọ̀dọ̀ wọn tí ó máa pa wọ́n mọ́ lé ọ̀nà tí ó sì lè mú wọn dé ilẹ̀ ibi tí wọ́n ń lọ áńgẹ́lì kan ló mú àwa lọ síbi tí a ń lọ nígbà tí Jésù Kristì tí ó gòkè lọ tí ó lọ pèsè àyè sílẹ̀ fún wa lé ọ̀run ó wá rán olùtùnú sí wa ẹni tá máa kọ́ wa ẹni tá máa ṣe wa létí ẹni tá fi wá mọ ọ̀nà ẹni tá máa tọ́ wa sí ọ̀nà ẹ̀mí mímọ́ ó fún wa láti ṣe atọ́nà wa lọ sí ọ̀run rere a sì ń kìlọ̀ fún wa wípé kí a má ṣe mú ẹ̀mí Ọlọ́run bínú bí o bá mú ẹ̀mí Ọlọ́run bínú ẹni tí ó ṣe ipasẹ̀ rẹ tí ó tọ́ sí ọ̀nà láti lọ sí ìjọba Ọlọ́run láti lọ sí ọ̀run rere ta ló tún kù fún ọ ó parí fún ẹni bẹ́ẹ̀ ní ẹsẹ̀ kọkànléní ogún lé wá ń sọ fún wa wípé kíyèsí ara lọ́dọ̀ rẹ̀ kí o sì gbá ohun rẹ̀ gbọ́ má ṣe bí i nínú mo ń sọ fún ọ wípé ẹ̀mí Ọlọ́run lè fún wa ní ìgbà tí ìsinsìnyí láti ṣe atọ́nà wa láti tù wá nínú láti tọ́ wa láti jẹ́ kí ó yé wa ọ̀nà tí a ń gbà bí a ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀mí Ọlọ́run a máa tàn án ká nínú ọkàn wa a máa fi òye ẹ̀ṣẹ̀ yé wa a máa sọ pé má lọ síbẹ̀ ọmọ Ọlọ́run kì í ṣe báyìí bó bá ti ń fẹ́ sọ̀rọ̀ ẹ̀mí Ọlọ́run a sọ pé ọmọ Ọlọ́run kì í sọ bẹ́ẹ̀ bó bá ti ń fẹ́ lọ rajà ọjà tí ò dára ẹ̀mí Ọlọ́run nínú ọkàn ẹ a máa ta ẹ́ nínú Ọlọ́run wípé má ṣe bẹ́ẹ̀ ọmọ Ọlọ́run kì í ṣe bẹ́ẹ̀ bó bá fẹ́ jẹun ti ayé bó fẹ́ rìn ti ayé o fẹ́ wọṣọ bí ti ayé ẹ̀mí Ọlọ́run ti wà ninu okan re ta ma so fun wipe ma se be o omo olorun ki se be o eni to ba nlo si ile ti ati pese sile le orun ki se be bo ba tin fe gbe iyawo ti o da bi eni wipe enikan wa ni ita to je omo esu ti o je elese ti o tin so pe o ma dara bi Samson ti so wipe e fe fun mi ohun mi gidi gidi ti baba ti ya re ti won mo olorun ton so pe ori eyan laarin awon eniyan olorun lati fe o wa je laarin awon filistini awon elese awon ota olorun oni rara o e sa fe fun mi ohun mi gidi gidi iyawo to fe fe obirin to fe fe o lo gba oju e lowo e agbara to ni tele tele ati emi olorun to ni tele tele o lo bo o ti e tun se ti e debi ko ma wa awon ti won se ife ku fe kaakiri ibi to ti bade lila pade niyan se iwo na mo pe ni to ba nwa ewa ku a ri ri ku ri nkan to mo eni to ni emi olorun tele tele eni ti o kun fun agbara olorun lati lo si ile eni ti se ife ku fe ara lo nti emi olorun o si ko sala je oloto lati kini ilo sugbon ni o ti o ohun mi gidi gidi ohun mi gidi gidi lo pa ni delila wa so fun yi pe nibo ni agbara e ti e wa iwo to mo ile onisegun gba to ti gba yin rere gba to ba fe alai gbagbo wa mo ile onisegun won a be nbo lagbara e wa wa be sin so fun eje jesu lagbara mi bibeli ni oro olorun ti to ni sona o lagbara mi emi olorun ni bo ti so yen bẹ́ẹ̀ ni èṣù ló ń gba lọ́wọ́ ẹ ó wá fa orí ẹ agbára lọ gbogbo ìmísí tí ó ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó lọ ẹ̀mí ọlọ́run lọ lẹ̀lílà yìí ni ó tún sọ pé samsoni jí dìde àwọn filistini wọ́n ń dọdẹ rẹ̀ wọ́n dé samsoni bá jí ó lọ wọn ṣe bí ọkùnrin tẹ́mi ọlọ́run bá lọ ò lè ṣe bí ọkùnrin wọn ni tọ́ mi bá tẹ sáàmù ó tán ológun aparada ni tẹ́mi ọlọ́run bá lọ òtó bẹ́ẹ̀ wọ́n yí ẹ mọ́lẹ̀ wọ́n rí ẹ mọ́lẹ̀ lójú orun wọn pàdé ẹ bó o pe jésù jésù wa ni ṣe bó ti kọ̀ mí sílẹ̀ ṣe bó o ti fi obìnrin ṣe bó o ti fi dípò mi bó o sọ pé ẹ̀mí mímọ́ sọ̀kalẹ̀ àdàbà ọ̀run alóòtí o alóhùn kì í gbénú dọ̀tí ṣe bó o ti wọnú òkùnkùn lọ bó sọ pé bàbá ṣàánú fún mi ó ti kọ àánú sílẹ̀ ṣé bó ti lọ gbé obìnrin kan ó sì ti fi dípò àánú àti oore àti oore ọ̀fẹ́ ọlọ́run ni samsoni bá jíride ó bá mi ara agbára òde ni wọ́n mu ni wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ṣẹ̀sìn na wọ́n ayé ojú ẹ̀ méjèèjì na wọ́n sọ fún yín pé ó yá wọ́n á kóra wọn jọ ẹgbẹ̀ẹ́dógún ènìyàn wọ́n ní ó yá o máa ṣeré fún wa gbà tán bá tún bí ẹ nílé ọtí pé orin tẹ máa ń kọ níjọ sí gbà tó ń lọ sílé èsì gbà tó ń san ẹkọ àsun ìdáàbọ jésù fẹjẹrẹ wẹmí jésù ṣàánú fún fánú ẹmọ ń bẹ wọn kọrin fún wa gbà táwọn ẹgbẹ nínú ayé àwọn onítẹ́tẹ́ tán bá mu tí yó tán wá sọ pé michael lórúkọ ẹ o ya ń bi waka psalm 23 fún wa olúwa lolùṣọ́ àgùntàn mi èmi kì ó ṣe aláìní ò tí ì ṣaláìní ń di ọtí ò tí ì ṣaláìní ní ẹgbẹ́ àwọn onítẹ́tẹ́ ó ní àwọn ọmọ isẹ́ ni wọ́n sọ ó ní àwọn tí ó kó wálé ẹrú wọn ń bèrè orin lọ́wọ́ wa wọ́n ní kí a kọrin sí òní fún wọn ó ní èmi ó ṣe kọrin sí òní ní ilé àjèjì níbo ni wọ́n ti fẹ́ lọ kọrin sí òní orin tó ti ń kọ́ tó mú inú rẹ dùn orin tó ń da lárayá orin ìhìnrere nbo lo ti fẹ lọ kọ ni samsoni ló bá ń ṣeré fún wọn ẹkún bá gbọn àánú ara rẹ ṣe ó fọwọ́ bọ orí rẹ irun ìrònú pèwàdà ó ti ń hù lórí rẹ ó wá sọ pé ọlọ́run mo tẹ́ mo ń fọwọ́ kan ìtẹ́ ọ̀run ṣùgbọ́n mi ò lè débẹ̀ bó lẹ́ẹ̀kan ṣoṣo yìí mo ń fẹ́ gbọ́ràn mo ń fẹ́ ṣe ìpinnu torí pé ó ti dé bá mi nísinsìnyí àwọn tó ń kì mí nílọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọn ò lè tẹ̀lé mi débí àwọn tó ń wọ aṣọ ọlọ́ fún mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gbà tí mo ti pẹ̀yìn dà ti mo ti koyin si rere won ti ju mi sile olorun bo ba le sanu fun mi lekan soso yi ti agbara orun agbara ti bori ese agbara ti bori esu agbara ti bori ota agbara ti duro sisin agbara ti le gboran bo ba le pada de lekan soso yi mo fe gboran o wa si ni gbadura o wa so fun awon ti won dari re o ni ejo e fi owo mi ba awon opo ile mo tun fe dabira fun olorun mo tun fe sise fun olorun mi o kan fe ku ni iku alairise bo se n gbadura yen to ronu po ada to so fun olorun wi pe bo ba le yo mi ninu eleyi o pari bi mo ti e ku nibi o san ki n ku si ni igbagbo o je mo idariji lati orun wa aso mo pe olorun alaanu ni pe bo ba kepe olorun o ni lati gbo bo ti n kepe olorun awon ti won sere awon aborisa sa won okun ko mo tun madura bon re to n gbadura awon mo ki lo nse won si mo won mo tun mo e o ba be si ni gbadura lese kese ni ina orun agba olorun lo so kale mo si mo gba olorun jeleri wi pe bo ba so fun olorun wi pe iwo na ti sese tele tele iwo na ti penda tele tele wi pe agbara si ti lo bo ba so pe mo nfe gboran o di isura fun olorun yo sanu fun o angeli ni emi olorun eni ti anan lati orun wa lati to ipa sere de orun rere koni fi o sile o yo di owo re mu yo ma samona re yo bo ba tin fe gbese la ma so fun e pe ibi ni ko gbese si bo ba tin fe si so a ma panu e mo bo ba tin fe lo sibi kan ma lo sibe o bo ba si tin gboran o daju wi pe bi pe ba dun bi jesu ba farahan ni awo somo o lo ko tun ye ka ma soro pupo mo gbagbo wi pe gbogbo wa ta wa ni ni a fe gboran olorun wa n so fun e pe ki a ma dabi Saul o ni ma jemu lai lai aran onise a so fun pe patapata gbogbo awon agutan awon eniyan awon ti won sodi si olorun awon ota olorun ko pa won run o ba lo awon eniyan ba ko ti agutan yi da ma je apa agutan yi eleyi da oba gagi na je ka da si o ba ju olorun sile o ba n gbo ti eniyan olorun ba wa lo so fun Samuel pe o se mi laanu nitori mo yan Saul loba o ti peyin da si mi ko gboran si mi lenu kini eri olorun nipa ti e se o fe di ti Samson ni abotun o fe di bi Saul o ran ti wo pe Saul ni aigboran kan soso to se yen ni igbeyin aye o tun lo wa awon aje awon osoka kiri o lo lohun o da ohun lohun o tun pada lo nbo risa inu e lo ku si o ko ba se nso yi ko foju ri Jesu ko ri olorun o wa ninu isoro nisinsiyi sugbon bo se temi pelu eni olorun fun wa ni anfani o wo olorun ninu ola nla re ninu anu ninu ipamora re lati pe o wa sinu irere mo nbe olorun wi pe ori ni tu ori inu ti ma ba ti taje kolo mo kuro ninu okan re bọlọrun si ti n pe wa lati gboran loni mo gbagbo wi pe gbogbo ola nfe gboran bo ba fe gboran wa so fọlọrun e je akunle ki a so fun olorun pe emi ai gboran patapata ki olorun ki o yo kuro olorun bere igboran pipe le owo re ati le owo mi kepe wa so fun olorun ohun ti o ba dabi eni pe o wole ona re so fun olorun wi pe o tun se bi a tun se ba wa le ona re ni ti igbeyawo ni ti ise sise ni ti iwa hiu so fun olorun eje Jesu Kristi wa sibe lati we omo emi olorun tin toni sona emi olorun olutunu o wa sibe lati to lati ran lowo lati je itileyin fun onigba ti o ba n gbe isise lati se atunse ma je ki won pa olokanda gboran si olorun lenu

Born

jẹ́ kí a dèdè dúró. Lónìí bí a ti gbọ́ ẹ̀rí tí àwọn ẹlòmíràn ń jẹ́ wípé Ọlọ́run dá wọn ní èdè, ó gba ọkàn wọn là, ó pèsè fún wọn, ó mú wọn lára dá. Àwa pàápàá bí a ti wá lónìí, ó yẹ kí a gbàgbọ́ wípé ní agbára Ọlọ́run kò sí ohun tó ṣòro láti ṣe. Ẹ jẹ́ kí a gbóhùn wá sókè láti gbàdúrà, láti sọ fún Ọlọ́run ẹ̀bẹ̀ yóò wù kí a ní, kí a sọ fún Ọlọ́run kí ó lè gbọ́ tiwa, kí ó lè dá wa ní ìdè, kí ó sì lè ṣàánú fún wa.

ọ̀pọ̀lọpọ̀ nínú wọn padànù àwọn èrè tí ó wà nínú rẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n tẹ̀síwájú láti máa pa á mọ́ lé ọdọọdún síbẹ̀síbẹ̀ àwọn àǹfààní tí ó wà nínú rẹ̀ kò jẹ́ tiwọn nítorí wípé gbogbo nǹkan tí ó so mọ́ ọ̀rọ̀ tí ọlọ́run sọ fún wọn kò yé wọn dáradára bí wọ́n tilẹ̀ ń tẹ̀síwájú láti máa pa á mọ́ síbẹ̀síbẹ̀ àwọn ìbùkún wọ̀nyìí wọ́n fò wọ́n kọjá ẹ jẹ́ kí a wo nínú ọ̀rọ̀ ọlọ́run kí a wò pé lé ọdọọdún lé àwọn ọmọ ìsírẹ́lì ni wọ́n rántí ìlànà yìí tí a fún wọn ṣùgbọ́n àǹfààní rẹ̀ kò jẹ́ tiwọn nínú Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní ìwọ máa kíyèsí oṣù Abibu kí o sì máa pa àjọ ère kọjá mọ́ sí Olúwa Ọlọ́run rẹ nítorí pé lé oṣù Abibu lé Olúwa Ọlọ́run rẹ mú ọ láti ilẹ̀ Íjíptì jáde lé òru èyí ni àṣẹ tí a pa fún wọn ṣùgbọ́n ohun tó jẹ́ kí a pa àṣẹ yìí fún wọn ni pé kí ìbùkún tí ó wà ní irú àjọ ère kọjá bẹ́ẹ̀ kí ó lè jẹ́ tiwọn àwọn wọ̀nyí tí ò yé kò yé dáradára wọ́n bẹ̀rẹ̀ sí ní pa á mọ́ ṣùgbọ́n ìbùkún tí ó yẹ kí ó jẹ́ tiwọn kò jẹ́ tiwọn ohun tí a ṣe ń sọ eléyìí ni wípé kí àwọn àǹfààní wọ̀nyí kí wọn kí ó má bàa ré wa kọjá bí o bá wo Chronicle 2 orí 30 láti ẹsẹ 17 nítorí ọ̀pọ̀lọpọ̀ ló wà nínú ìjọ ènìyàn náà tí kò ya ara wọn sí mímọ́ nítorí náà ni àwọn ọmọ Léfì ṣe ń tọ́jú àti pa ẹran ère kọjá fún olúkúlùkù.

àwọn alàgbà sì wà níbẹ̀. Ẹsẹ̀ 19. Nígbàtí ó sì kí wọn tán, ó ròyìn ohun gbogbo lẹ́sẹsẹ tí Ọlọ́run ṣe láàrin àwọn kèfèrí nípa iṣẹ́ ìránṣẹ́ rẹ̀. Ẹsẹ̀ 20. Nígbàtí wọ́n sì gbọ́, wọ́n yin Ọlọ́run lógo, wọ́n sì wí fún un pé, arákùnrin, ìwọ́rí iye ẹgbẹgbẹ̀rún nínú àwọn Júù tí ó gbàgbọ́ ohun àgbàyanu pé nínú iṣẹ́ àwọn apọ́stélì 8, gbogbo àwọn onígbàgbọ́ tó wà ní Jerusalemu á tú wọn ká. Ó wá ku àwọn apọ́stélì nìkan láàrin 8 àti 21 yìí, ẹgbẹgbẹ̀rún ni wọ́n ti gbàgbọ́. Ṣùgbọ́n ohun tó ba nínú jẹ́ náà ni pé gbogbo wọn ni ó sì ní ìtara fún òfin Mose. Ẹsẹ̀ 21. Wọ́n sì ti ròyìn rẹ̀ fún wọn pé ìwọ ń kọ́ gbogbo àwọn Júù tí ó wà láàrin àwọn kèfèrí pé kí wọn kí ó kọ Mose sílẹ̀. Bẹ́ẹ̀ni ẹ ò lè mú Mose àti Jésù papọ̀, bẹ́ẹ̀ni ẹ ò lè mú ìkérere àti òfin papọ̀, bẹ́ẹ̀ni ẹ ò lè mú ìrúbọ ti Kristi àti ìrúbọ ti ẹranko, ẹ ò lè mú wọn papọ̀, bẹ́ẹ̀ni ẹ ò lè mú ìgbàgbọ́ àti àṣà ẹ ò lè mú papọ̀. Ohun tí Pọ́ọ̀lù kọ́ ni nìyẹn. Ó kọ́ àwọn ènìyàn, bóyá Júù ni wọ́n tàbí kèfèrí, ó kọ́ wọn ní ìkérere nìkan. Ìkérere yìí òun sì ní agbára Ọlọ́run fún ìgbàlà, fún olúkúlùkù, ẹni tí ó gbàgbọ́, fún Júù ìṣáájú àti fún àwọn kéléní pẹ̀lú. Nítorí olódodo yóò yè nípa ìgbàgbọ́. Nítorí náà wọ́n ti gbọ́ pé òun tà ń sọ nìyí pé kí wọn kí ó máa kọ àwọn ọmọ wọn nílà. Bẹ́ẹ̀ni wọn ò gbọ́dọ̀ kọ àwọn ọmọ wọn nílà lórí ìpìlẹ̀ ti ìgbàlà. Ó ṣeéṣe kí wọ́n kọ wọn nílà lórí ìpìlẹ̀ kán má kó àrùn sínú àgọ́ ara wọn. Ó ṣeéṣe kí wọ́n kọlà nítorí ìmọ́tótó. Wọ́n lè kọlà fún ìlera ara wọn, ṣùgbọ́n kì í ṣe fún ìgbàlà, kì í ṣe fún wíwọ inú ìjọba Ọlọ́run. Bí ìkọlà kíkọlà kan bá máa wà báyìí, yóò jẹ́ ìkọlà ti àyà, nítorí ìkọlà ti ara kò lérè, kò ṣe ní láǹfààní kankan. Àwọn tá a bá kọ ní àyà nílà nìkan ni wọ́n máa ní ìyìn Ọlọ́run. Ó wá sọ wípé àti kí wọn kí ó má ṣe rìn gẹ́gẹ́ bí àṣà, nítorí ìjẹmọ̀ àwọn Farisí wọ́n ti ba gbogbo nǹkan jẹ́. Wọ́n wá sọ ọ̀rọ̀ Ọlọ́run di asán nípasẹ̀ àṣà wọn. Ó wá sọ wípé ǹjẹ́ èwo ni ṣíṣe ìjọ kò lè ṣàìmápéjọpọ̀? Dájúdájú wọn yóò gbọ́ pé ìwọ́ dé. Ohun àgbàyanu, wọ́n wá kóra wọn jọ papọ̀. Ìyẹn ìbá fún Pọ́ọ̀lù láǹfààní láti ṣàlàyé wípé ìkọlà ti ara láìsí ìkọlà ọkàn kò ṣe ni láǹfààní kankan. Eléyìí bá ti mú kí wọ́n lóye wípé ìrúbọ èyí tí wọ́n ń ṣe kò já mọ́ ohunkóhun, kò so ohunkóhun di pípé, pé Jésù Kristì ó ti ta ẹ̀jẹ̀ ara rẹ̀ sílẹ̀. Ẹ̀jẹ̀ Jésù Kristì nìkan ṣoṣo òun la fi ṣe ìrúbọ fún wa láì labàwọ́n àti láì ní àbàwọ́n.
eléyìí dẹ̀ ni ó ń fún wa ní ìgbàlà báyìí kìbá ti fún Paul apostle ní àǹfààní láti sọ wípé kò sí orúkọ kan kì í tiẹ̀ ṣe orúkọ Mose kò sí orúkọ mìíràn tí a fún wa lábẹ́ ọ̀run nípa èyí tí a lè fi gbà wàhálà bí kò ṣe orúkọ Jésù. Ǹjẹ́ ó ní wọn ò gbọ́ pé ìwọ́de ẹsẹ̀ kẹtàlélógún 23 ǹjẹ́ èyí tí àwa yóò wí fún ọ yìí ni kí o ṣe àwa ní ọkùnrin mẹ́rin tí wọ́n ní ẹ̀jẹ̀ lára wọn ẹsẹ̀ kẹrìnlélógún ẹsẹ̀ 24. Àwọn ni kí ìwọ kí o mú kí o sì ṣe ìwẹ̀nùmọ́ pẹ̀lú wọn. Bára ṣe ń sọ ara wa di mímọ́ lẹ́yìn tí Kristi ti kú lórí igi àgbélébù ní Kálífárì. Bára ṣe ń sọ ara wa di mímọ́ ó ní bí kò bá ṣe pé ẹ̀jẹ̀ Jésù Kristi. Ẹ̀jẹ̀ tó ta sílẹ̀ fún wa kí ló ń tó o ní? Èyí tó tún fẹ́ fi rọ́pò ẹ̀jẹ̀ Jésù èyí tí ó ń sọ wá di funfun. Nítorí wípé ta bá rìn nínú ìmọ́lẹ̀ gẹ́gẹ́ bí òun ti ń bẹ nínú ìmọ́lẹ̀ a ó wà ní ìdàpọ̀ pẹ̀lú ara wa àti ẹ̀jẹ̀ Jésù Kristi ọmọ rẹ̀ ó ń wẹ̀ wá mọ́ ó ń sọ wá di funfun ó ń wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo àti àìṣòdodo. Ó wá sọ wípé ó ní kí wọ́n kí ó mú kí o sì ṣe ìwẹ̀nùmọ́ pẹ̀lú wọn kí o sì ṣe ìnáwó wọn kí wọn kí o lè fa orí wọn gbogbo ènìyàn yóò sì mọ̀ pé kò sí òtítọ́ kan nínú ohun tí wọ́n gbọ́ sí ọ. Rárá o Jákọ́bù kí wọ́n kì í ṣe ohun kankan kì í pé wọ́n jámọ̀ kankan wọ́n ṣe pàtàkì ohun gbogbo tí o ti ń lọ wàásù níbi gbogbo tó ń gbé Kristi ga pé Kristi kú àti pé a sin Kristi àti pé Kristi tún jíǹde ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ ó ṣe kókó kì í ṣe pé wọ́n jámọ̀ kankan ṣùgbọ́n Jákọ́bù wá wípé àwọn ènìyàn wá mọ̀ pé ohun gbogbo tí wọ́n ti gbọ́ nípa rẹ kò sí o pé ìròyìn ẹlẹ́jẹ̀ ni rárá kì í ṣe ìròyìn ẹlẹ́jẹ̀ òtítọ́ ni ohun tó dájú nípa ohun tí Paul ti wàásù níbi gbogbo ni ṣé yẹn wá ṣàjèjì sí ọ ni Jákọ́bù ṣé o kò wá mọ̀ wípé nígbà tí Kristi kú lórí igi àgbélébù ní Kálífárì ó sọ wípé ó parí ṣé o wá mọ̀ ni òfin Mose àti gbogbo ìrúbọ gbogbo ẹ̀ ó ti parí pátápátá ṣàjèjì leléyìí ṣe sí ọ ni Jákọ́bù wá wípé ó ní wá kí wọn kí ó lè mọ̀ pé kì í ṣe ohunkóhun ṣùgbọ́n pé ìwọ fúnra rẹ̀ rìn dédé pẹ̀lú ìwọ sì ń pa òfin mọ́ rárá o kò rí bẹ́ẹ̀ Jákọ́bù a ti kàn mí mọ́ àgbélébù Kristi kì í ṣùgbọ́n kì í ṣe èmi mọ́ mo wà láàyè ṣùgbọ́n Kristi ó wà nínú mi wíwà tí kò wà láàyè nípa ti ara báyìí mò ń gbé nípa ìgbàgbọ́ ọmọ Ọlọ́run ẹni tí ó fẹ́ mi tí ó sì fi ara rẹ̀ fún mi. Ó sọ wípé èmi kò sọ orí ọ̀fẹ́ Ọlọ́run di asán tó bá wá padà sí ọ̀dọ̀ tó bá padà lọ sínú òfin àti Mose tó bá padà sínú ṣíṣe ìrúbọ á jẹ́ wípé o ti sọ ìkéréré orí ọ̀fẹ́ Ọlọ́run di asán gẹ́gẹ́ bí mo ti sọ láti bẹ̀rẹ̀ Galatia a ò tí ì kọ́ lákòókò yìí o bí mo ti sọ a tí ì kọ́ Róòmù lákòókò yìí o Éfésù àti ìkọ́ ní àkókò yìí Hebrew àti ìkọ́ ní àkókò yìí ṣùgbọ́n síbẹ̀ Paul apostle ó mọ ìkìnrere ó dẹ̀ wàásù ìkìnrere orí ọ̀fẹ́ Ọlọ́run. Ẹ wo abala kejì àbájáde tí kò ṣeé yẹra fún ti àwọn aláṣẹ tí kò ṣeé gbà nímọ̀ràn nígbà tó bá ṣe nǹkan tí ò dáa àbáyọrí àdé o nítorí pé ohun tá a bá fúrúgbìn òun la máa ká o tá a bá pa kírítìtì sẹ́gbẹ́ kan tá a pa ìkìnrere ti ságbá kan ẹnikẹ́ni yóò tí bàjẹ́ tá a bá já Jákọ́bù tàbí àwọn àgbà ní Jerusalem tàbí Paul àti ẹgbẹ́ àti àwọn ikọ̀ Paul
ta ba pa ori ofe Olorun ti segbe kan o ni abajori o abajori re o je eti ko se yera fun nitori awon alase ti ko se gba ni moran awa ta ji adari agbodo ma se ayewo ase wa agbodo ma se bi ase nlo ase se ase yi so ba iwe mimo mu tabi ko ba iwe mimo mu o ase ta la nlo yi so je iti o wopo abi iti ko wopo ase yi so se itewogba abi ko se itewogba o ase yi se o se gba ni moran abi ko se gba ni moran ise awon apostle ori kokan le logun ese kerin di logbon nigba na ni paul mo awon okunrin na ni ojo keji o se iwonu iwenu mo pelu won o si wo inu temple lo o so igba ti ojo iwenu na iwenu mo na yo pe titi apirubo fun olukuluku won a o ti se titi a o fi rubo fun olukuluku won ajalu ladi baje lati le paulu ati awon okunrin merin yi kon ma rubo kon ma fi eran ko rubo leyin ti kristi ti ku lori agbelebu yo je ajalu nla lati se leyi ko ti lo jina kilo orun yo ma wa ro nipa yi e se ti a o fi wa tewo gba ase jacobu apostle kan tabi adari kan tabi alabojuto kan tabi adari ekun tabi alakoso agba kan eni keni to ma mu ka to pada ni egbegberun odun seyin ko ni calvary o wa de awa nso awa dabi ewure awa nfa ewure anfa agutan awa ni paul se abi wo na ni abi wo ko bayi e se to tun fe nfi nkan imura re pe o se to lati kun jerusalem awa mare o ni jerusalem jacob o wa de laarin iwo ati ifare ni jire ati yare ni soto re eje ka je ton kie sara ka ma se fi aye gba ohunkohun bi eyi lati sele mo eje ki a se ami to dara ese keta di logbon ese 27 nigba ti ojo meje si fere pe ko ti pari o o fere pe ti awon ju ti o nti asia wa ri ni temple won mo ko si ye pada die lati yi okan awon eniyan pada won ri ni temple won ru gbogbo awon eniyan soke won nowo mu ese keji din ni ogbon won ki gbe wi pe eyin eniyan israeli e gba wa eyi ni okunrin na won so nipa jacob o won so nipa awon alagba o won so nipa awon agbani nimoran o won so nipa awon olugbani nimoran nje awon nkan kan wa to je pe o wa fun ninu aye so fe se gbeyawo ni o le ru da ebi ru awon to je pe o yan fun e ohun lo so fun mi wi pe omobirin yi da gan ohun lo so fun mi wi pe okunrin yi o se gbarale amo ni region wa amo ni ipinle wa o le di ebi ru eni keni won fi lo eni yala okunrin tabi obirin won fi lo eni iwo lo wa gbegbese lori fifi lo e to fi lo e to ba dele e awon oni ma gbe pelu e titi lai lai wa sunkun wa kigbe wa ni edun okan mo wa ni bi o mi fe so ohunkohun mo o mi o fe so ohunkohun arabirin tabi arakunrin sugbon enikan wa nibe enikan lo nyan fun e mu eleyi
tẹ ba dele ti nkan ba bere si sele o ni le so wipe tori pe won ni si nibe Jacob o ni si nibe awon to yan fun won ni si nibe awon to nti egbongbon lo bere saranse lo bere idapo la bere ijo o ni ebun ebun ega ju ohun to nse ni kin yi lo se o kan sa to seyin awon kan ni ko wa to si eyin okunrin yi ko ni o ma pe ko to ku o se o ma wa duro o ma duo nigbati wa la ibade to ba wonu iji alagbalugbu iji omi Jacob ati awon alagba won ni so wi pe jo awa la ku e sinu wahala ji o Jacob o si nbe bayi lati mu jade o iwo fun re ni wa ru eru wahala ara re gbogbo okunrin gbogbo lukuluku eniyan ni ki yo ru eru ara re won so pe eyin eniyan Israeli e gba wa iji ni okunrin na ti n ko gbogbo eniyan nibi gbogbo lodi si awon eniyan ati si ofin ati si ibiji ani eleyi ni ohun ti won so si Paul ni je won so pe ohun se ohun ko ni lodi si awon eniyan si ofin ati si ibiji oni won ti sore koja ohun ti won so si Stefano oni ate pelu o si mu awon rakele ni wa si tempili o si ti ba ibi mimo yi je ati ka itan na tele ohun ti won fe se ni pe won fe pa sugbon olorun da ni de olorun da wo na ni de e wa ori ofi olorun ni wi pe asise yu ti ba je ta ba se lodun to koja losu to koja ati lose to koja tabi lana be a se nbanu je ta n so pe olorun mi mo nkan to de ba mi o mo lero pe gbogbo gba mo ti pon Jacob leju mo ti pon awon lagba leju mi o ti e gbadura Paul de so ni bi gbogbo mo se to lati ku o mi ti e ranti yen mo olohun dariji mi yo si dariji olukuluku wa loruko Jesu ele mu wa lo sinu koko keta bayi abala keta awon alabakegbe Olorun a ji alabakegbe re ti ko se se pelu ase ti ko lodi won an wo isawon aposteli ori ketalelogun ese kokanla isawon aposteli ori ketalelogun ese kokanla ni oru ojo na ko ni fi o sile ni oru o ni la oru iponju ati ijiya koja ni iwo ni kankan ni iwo ni kan soso loruko Jesu ni oru ojo na oluwa duro ti o si wi pe tujuka ni paulu nitori bi iwo ti jeri fun mi nibo mo so pe nibo e so soke kin gbo nibo sebe ni bibeli lowo yin e pariwo e soke oluwa o gbojufo ohun gbogbo ti o da to sele ni Jerusalem oluwa kan mu ohun rere jade o lo jeri fun mi ni Jerusalem be ni iwo ko le sai jeri ni Rome pelu o ni ku ni Jerusalem yi Oluwa yo gba wa ko lowo ise buburu gbogbo loruko Jesu Korinti keji ori kini ese kewa Korinti keji ori kini ese kewa eni ti o ti gba wa o ti koja kuro ninu iku ti o tobi to be an lo kakiri won so pe won ma pa rara ko se ken to ma pa siwaju akoko re ti o si n gba wa lowo o n tesiwaju ati ma gba wa lojo iwaju eni ti awa gbeke wa le pe yo si ma gba wa sibe e je ka pe mora eni yo si ma gba wo sibe omi yo ti ba je to ti gba bi afara koja ti ko gbe omi ti ko bu omole
omi komi to ba nbo labi afara baji ko ni bu omole loruko Jesu o ti gba o nigba kan so pe ami loni o tun si ngba o so pe ami bi ami re ba se to be ni yo tun ma gba o ni awon ojo ni awon ose osu ati odun to nbo ni oruko Jesu asise kan soso to sese ko ni dawo ise iranse Paul apostle duro ise iranse asise kan soso asise awon nkan to ro tabi to la koja to yeba asise re ko ni je bankale loruko Jesu ko ni dawo irin ajo re duro be ni ko ni dawo lo si waju re duro loruko Jesu abu Olorun a wa lori aye re gbogbo awon eniyan ti won le ni awon oro tabi ipade tabi idapo pa won ma pa awon ma pa awon ma parun oporo ni won je nitori tire loruko Jesu o ti wo bata irin ati de ni aba ni abere ni apa ajira ye wa oluwa jo tesu waju ati ma dabobo o titi di ojo ikeyin ni oruko Jesu eje ka dide duro bayi ki a ba Oluwa soro ninu adura ba Oluwa soro ninu adura on gbogbo ta ti ko ati ko opolopo awon nkan rere awon nkan to jile ninu oro Olorun loni je ki idani loju wa wi pe Oluwa ni alabakegbe re to mu olokan le o ndariji nipo on to ti koja awa ma mu ki o ma gbe igbe ayo otun bayi

0: Cu Enichioși.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá, a wá síwájú yín gẹ́gẹ́ bí ọmọ. Àdúrà wà ní wípé bí ẹ ó ti máa bá wa sọ̀rọ̀ láti inú ìwé mímọ́ pẹ̀lú ìrànwọ́ ẹ̀mí yín, ẹ fún wa ní etí ọmọ, kí a jẹ́ ẹni tí ń gbọ́, kí a jẹ́ ẹni tí ń gbà, kí a jẹ́ ẹni tí ń ṣàṣàrò lórí ọ̀rọ̀ yín, kí ọ̀rọ̀ yìí kí ó ba lè ṣe wá láǹfààní ní ayé yìí àti ní èyí tí ń bọ̀. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, nítorí a gbàdúrà lórúkọ Jésù Kristi, Olúwa àti Olùgbàlà wa. Ẹ jẹ́ kí a ṣí Bíbélì wa sí Epístélì kejì ti Pétérù sí ènìyàn gbogbo. Pétérù kejì, orí kìíní, ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹrin. Pétérù kejì, orí kìíní, ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹrin. Bí agbára rẹ̀ bí Ọlọ́run ti fún wa lé ohun gbogbo, tí ṣe ti iyè àti ti ìwà bí Ọlọ́run, nípa ìmọ̀ ẹni tí ó pè wá nípa ògo àti ọlá ńlá rẹ̀, nípa èyí tí ó ti fi àwọn ìlérí rẹ̀ tí ó tóbi púpọ̀ tí ó sì ṣe iyebíye fún wa, pé nípa ìwọ̀nyí ni kí ẹ̀yin kí ó lè di alábápín nínú ìwà Ọlọ́run. Nígbà tí ẹ̀yin bá ti yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé nípa ìfẹ́kúfẹ̀ẹ́. Àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run méjì tí a kà yìí ni wọ́n là wá lóye ohun tí ó jẹ́ dídùn inú Ọlọ́run àti ọ̀pọ̀lọpọ̀ ìpèsè Ọlọ́run fún ẹnì kọ̀ọ̀kan wa, kí ìlànà ti ìràpadà kí ó ba lè jẹ́ tiwa. Ìfẹ́ Ọlọ́run ni wípé kí a bọ́ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé, àti wípé kí ẹ̀dá Ọlọ́run, àwòrán Ọlọ́run àti ìwà Ọlọ́run kí ó lè jẹ́ tiwa. Nítorí èyí ni ohun tí a jogún láti ọ̀dọ̀ Jésù Kristi, nítorí ikú tí ó kú fún wa. Ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ ni kò mọ ìdí rẹ̀ tí Ọlọ́run Bàbá tí ó fi rán Ọlọ́run Ọmọ sínú ayé, tí ó sì fi fún wa ní Ọlọ́run Ẹ̀mí láti máa bá wa gbé, láti máa tọpasẹ̀ wa, láti máa jẹ́ kí ìwé mímọ́ kí ó yé wa. Ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n lọ sí ilé ìsìn ni wọ́n ti pàdánù àwọn ohun iyebíye àti ogún èyí tí a pèsè sílẹ̀ fún wa nípasẹ̀ Jésù Kristi, Olúwa wa. Ṣùgbọ́n ó jẹ́ ayọ̀ ọkàn tiwa wípé a wá síhìn lónìí kí èyí tí a fẹ́ wò nínú ìwé mímọ́ àti èyí tí a fẹ́ gbọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìṣírí àti ọ̀rọ̀ ìyànjú, kí ó ba lè jẹ́ ohun tí ó jẹ́ kí a jẹ́ alábápín ohun tí Ọlọ́run ti pèsè sílẹ̀ fún wa. Àwọn ẹsẹ̀ méjì tí a kà yìí, èyí ni Pétérù kejì orí kìíní ẹsẹ̀ ìkẹta àti ìkẹrin. Àwọn ni ó fi nǹkan wọ̀nyí hàn wá. Ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ń rò wípé a rán Jésù Kristi wá sínú ayé yìí kí a ba lè gbà wá kúrò lọ́wọ́ ìdájọ́ ayérayé, ìbínú àti ìrunú Ọlọ́run ní ìyà ayérayé ti ọ̀run àpáàdì. Ní tòótọ́ ni wípé ó jẹ́ ẹ̀fẹ́ Ọlọ́run wípé kí ẹnikẹ́ni nínú wa kí ó má ba ṣègbé, kí a má ba lọ sí inú ìyà ayérayé ti ọ̀run àpáàdì, ṣùgbọ́n kò mọ níbẹ̀ nìkan ṣoṣo. Àwọn ẹlòmíràn, wọn a tún máa rò wípé a rán Jésù Kristi lati fi ru ebo fun wa ati wi pe ki o ba le fun wa ni awon ibukun bi iwosan bi ipese ati awon ibukun miran ti ko koja aye yi o ye ke amo wi pe ki se ati lowo ati loro ati ni iwosan ati ni idande nikan ni aseran Jesu Christi wa sinu aye o da bi eni we pe awon eniyan ti won lo si ile isin won ro we pe olorun fi ete sile lati ma pa lapa lapa nitori ohun ti o mu Jesu Christi wa sinu aye o ni we pe aye di baje aye kun fun ese ati pe ninu agbara ti wa a o le bori ese a o le bo lowo agbara ese ati ti esu e ti o de wa ni igbekun e ni afiran Jesu Christi wa sinu aye sugbon o se ni laanu we pe opolopo ti o wa sinu ijo ohun ti won wa ki se ohun ti o je ki Jesu Christi ki o ku lori igi agbelebo ibokun ti ara ki la o je ki la o mu bawo ni a o se ni iwosan bawo ni a o se bo lowo ofa awon eni bi awon ota won ronu ayeraye won ronu bi a se le jere iye ni pekun won ronu bi a se le bo lowo ese ke asi ma gbe igbese aye wa mimo ati ododo sugbon eyi ni o wo olorun lati je ke a wo ninu iwe mimo loni ohun ti a soro lori re ni alabapin aworan olorun alabapin aworan olorun a le so wi pe alabapin iri olorun tabi ewa olorun sugbon mo ro wi pe oye gbogbo wa bi aba so wi pe alabapin aworan olorun nkan ti olorun nfe lowo enikokan wa ni we pe ke a fi iwa ati ise ke a fi jo eni ti o da wa bi omo ba jo baba ninu ohun gbogbo inu baba ma ndun bi baba ba je eni ti o logbon eni ti o lagbara eni ti o le rin dara dara eni ti o ja fafa bi omo yi ti abi ninu ebi bi o ba fi ohun gbogbo jo baba bi baba ba ti nri inu baba a ma dun o ye ke amo we pe bakan na ni pelu olorun o nfe ke a fi iwa irisi isesi ati gbogbo nkan ti a nlepa o nfe ke a fi jo ohun bi abale jo olorun ninu iwa ninu ise ninu irin ninu oro ninu ohun gbogbo ti a dawole inu olorun yo dun popo yi ni a fi nso nipa jije alabapin ninu aworan olorun tabi ninu iwa olorun ye ke a tun wo ese ikerin ti a ka lekan ke a tun ka lekan si nipa eyi ti o ti fi awon ileri re ti o tobi popo ti o se se yebiye fun wa pe nipa iwon yi eyi ni nipa awon ileri won yi ni ki eyin ki o le di alabapin ninu iwa olorun o nfe ki a je alabapin ninu iwa re tabi ninu aworan re nigba ti eyin ba ti yo kuro ninu ibaje ti nbe ninu aye nipa ife ko fe ife ko fe wa ninu aye ibaje si wa ninu aye sugbon olorun ko fe ki a fara ko eri olorun ko fe ki a je alabapin ninu awon ibaje ati ife ko fe ti o wa ninu aye o nfe ki a je eni mimo olododo eni pepe eni ti o je alabapin ninu iwa ati aworan olorun Bíbélì sọ fún àwe pé láti ẹnu ẹni méjì tàbí ẹnu ẹni mẹ́ta ni a ó ti fi ìdí òtítọ́ múlẹ̀. ibere wa ni wepe se ese oro kan yi lo so fun wa nipa wepe ife olorun ni yo je inu didun olorun bi abale je alabapin ninu aworan ati iwa re ki se ese oro yi nikan ye ke awo iwe romu ori kejo ese ikokandinlogbon romu ori kejo ese ikokandinlogbon nitori awon eni ti o ti mo tele li o si ti yan tele lati ri bi aworan omo re ki ohun le je akobi laarin awon arakunrin popo nihi ni aposteli ni o so fun wa nipa imisi emi mimo wepe o je ohun ti olorun ti gbero tabi ti o ti gbemo tele tele ki aye ki o to wa ti o si je wepe ileri ati ilepa ati ife yi ni o si wa ninu okan re sibe sibe eyi ni ni wepe ki eni kokan wa ki o le ri bi aworan omo olorun ati wepe ki Jesu Kristi ki o ba le je akobi laarin awon arakunrin popo ye ki a se alaye die lori eyi bi aba wa lati inu ebi ti baba ati iya ti bi omo popo ti akobi omo si je ologbon oni wa tutu eni jeje omo ti ki jale omo ti ki poro omo ti ki ririn idoti ti o si je iru akobi yi ni olorun fi ta wa lore o ma nje didun inu wa wi pe awon omo ti won tele iru akobi rere be wi pe ki awon omo won yi ki won ki orin ni pa isise omo akoko yi ohun ti a mo nipa Jesu Kristi ni wi pe o je eni tutu o je ologbon o je olododo o je eni mimo o je eni ti a ko ri iwa ese kankan ninu re tabi lowo re le kan ri o je eni ti o wo olorun nje mo fe ki o ma ye wo iha se ilepa yi lo wa ninu okan eni kokan ti o wa si lesin iha se ilepa yi lati dabi Jesu ninu okan ninu ero ninu ilepa ninu ife ninu ise ni ikoko ni gbangba ni abule ni ilu ninu oja tabi ni ibi isowo wa iha se ilepa yi ni o wa ninu eni kokan lati ri bi Jesu lati rin bi Jesu lati se bi Jesu lati soro bi Jesu ati lati wo Olorun gege bi Jesu eyi ni ilepa Olorun eyi ni ife Olorun eyi ni irongba Olorun eyi ni ohun ti Jesu Kristi fi wa ti o fi ku fun wa lori ige agbelebo nitori be bi o ba je ero okan re ni wepe ilepa re tabi eredi ti o fi wa si lesin ni ati ni iwosan nikan ilepa tire ni ati ni duke aye yi Jesu papa so fun wa oni kini ere ti o ja se fun eniyan bi a ba je ere gbogbo aye yi sugbon ti a so emi wa nu o mo wepe idi ti a fi ran Jesu ni ki o ba le gba wa lowo ese ese nipa ti ode ara ese nipa ti inu ki o ba le je olugbala wa kuro ninu ese patapata ye ki a wo Peteru kini ori kini ese ikerindinlogun nitori ati ko pe eje mimo nitori ti emi je mimo nitori ati ko pe eje mimo nitori ti emi je mimo bi o ba je eni ti o mo Olorun o mo we pe ki a to ko iwe mimo ni Olorun ti ro dara dara o ti a fe ko sile

rántí wípé àti kọ́ ọ pé ẹ jẹ́ mímọ́ nítorí tí èmi jẹ́ mímọ́ jo jẹ́ mọ̀. Ọ̀pọ̀lọpọ̀ iléèsìn ni ó ti yọ ìwà mímọ́ kúrò nínú ẹ̀kọ́ wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn onígbàgbọ́ ni ó ti yọ ìwà mímọ́ kúrò nínú ìlépa wọn, nínú àdúrà wọn. Jẹ́ kí n bi ọ́ léèrè, ǹjẹ́ o ti yọ ìwà mímọ́ kúrò nínú àdúrà tó ń gbà? Kì í ṣe àdúrà fún mi lówó, fún mi lọ́mọ, fún mi lóúnjẹ, fún mi ní ìwòsàn, fún mi ní ìdáǹdè láǹgbà? Ǹjẹ́ a ò ti yí èyí a kọ sílẹ̀, a ò ti yí padà? Ǹjẹ́ a ò kì í mú ègún Ọlọ́run wá sórí ara wa nígbà tí a sọ wípé nítorí a ti kọ́ pé ẹ jẹ́ mímọ́, nítorí tí èmi jẹ́ mímọ́? Nínú ọ̀pọ̀lọpọ̀ iléèsìn ni a máa ń rí tí àwọn ìgbìmọ̀ nínú ìjọ tó máa ń sọ fún olùṣọ́ àgùntàn wípé ó tó gẹ́, ìwàásù wípé kí a máa wàásù lòdì sí ẹ̀ṣẹ̀, kí a máa wàásù lòdì sí àwọn ọ̀ṣọ́ ayé, kí a máa wàásù lòdì sí àwọn ìbàjẹ́ tí ó wà nínú ayé wípé ó tó. Ohun tí a fẹ́ ni wípé sá máa gbàdúrà fún wa, sá máa kọ́ wa bí a ṣe lè máa ní àwọn nǹkan ayé yìí. Ṣùgbọ́n nípa ti kí a kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, nípa ti kí a ní ìgbàlà, nípa ti kí a wà ní ìwà mímọ́, yẹn náà tó. Ìyọlẹ́nu tó ti fún wa ó ti pọ̀ jù. Nítorí bẹ́ẹ̀, bó bá ṣe fẹ́ jẹ́ olùṣọ́ àgùntàn fún wa, àlùfáà nínú ìjọ yìí, ohun tí a ń fẹ́ ni wípé dánu dúró ti ìwà mímọ́, wọ́n ń yí ìwé mímọ́ padà. Ègún sì wà lórí àwọn tí ó bá ń yí èyí tí a ti kọ sílẹ̀, tí ó bá ń yí padà, ègún wà lórí wọn. Ò ṣọ́ra kí ègún Ọlọ́run kí ó má baà wá sórí rẹ. Ó ní nítorí a ti kọ́ pé ẹ jẹ́ mímọ́, nítorí tí èmi jẹ́ mímọ́. Ó yẹ kí a tún fiyèsí ohun tí a ń kà. Kò sọ wípé kí a tẹ̀lé àpẹẹrẹ àwọn tí ò jẹ́ mímọ́. Àwọn ẹlòmíràn bí wọ́n bá wá sí inú ìjọ, wọ́n máa tọ́ka sí lágbájá, wọ́n máa tọ́ka sí ẹlòmíràn, wọ́n máa sọ pé ó ṣetán, ẹ̀yin lágbájá tó ṣáájú mi dénú ìjọ, òun náà ò sáà jẹ́ mímọ́. Wọ́n máa sọ wípé arákùnrin, arábìnrin tí ó tilẹ̀ ń ṣe ojúṣe nínú ìjọ kò sáà jẹ́ mímọ́ pànàmọ́. Kò sọ wípé kí a jẹ́ mímọ́ nítorí tí àwọn ẹlòmíràn jẹ́ mímọ́. Ó ní nítorí ohun tí ò yí padà. Nítorí láti ayébáyé, láti ayéraayé títí di ayéraayé ni òun fi jẹ́ mímọ́. Nítorí pé kò sí àkókò kan, kò sí ìṣẹ́jú kan, kò sí ọjọ́ kan tí òun kò fi jẹ́ mímọ́. Ó ní nítorí bẹ́ẹ̀ ohun tí òun jẹ́ baba fún wa ni òun jẹ́ àpẹẹrẹ wa. Ó ní nítorí èmi jẹ́ mímọ́ kí ẹ̀yin pàápàá kí ẹ jẹ́ mímọ́. Yẹ kí a wo Matthew 5:5 ẹsẹ̀ 18. Nítorí náà, kí ẹ̀yin kí ó pé, bí bàbá yín ti ń bẹ lé ọ̀run ti pé. Èyí ni ọ̀rọ̀ tí Jésù Kristì sọ fún wa. Àwọn ẹlòmíràn wọ́n ti gbàgbé wípé èyí ni ọ̀rọ̀ Jésù Kristì. Nítorí bẹ́ẹ̀, bí wọ́n bá wà nínú ẹ̀ṣẹ̀ tàbí wọ́n ní àìlera nípa ti ara, tàbí ó dàbí ẹni wípé ìwà wọn kò bá Bíbélì mu, bí a bá sọ fún wọn wípé arákùnrin ò gbàdúrà, kí ọ̀bọ́lẹ̀ má ba kí ọ ní ọjọ́ ìkẹyìn, nígbà tí ìpè bá dún, nígbà tí a ó gba àwọn àyànfẹ́ sókè, nígbà tí a ó pa àwọn àyànfẹ́ láradà, ò gbàdúrà kí ó bá lè wà ní ìwà mímọ́. A ní ó tó, kò sẹ́ni tó pé. Nítorí bẹ́ẹ̀, bí n ò tiẹ̀ pé, bí n ò tiẹ̀ jẹ́ mímọ́, Ọlọ́run náà mọ̀ wípé lábẹ́ òòrùn kò sẹ́ni tó pé. Irú ẹni bẹ́ẹ̀ yóò yà ọ́ lẹ́nu lọ́jọ́ ìkẹyìn. O gbọ́ tí Jésù sọ pé nítorí náà, kí ẹ̀yin kí ó pé, bí bàbá yín ti ń bẹ lé ọ̀run ti pé. Nítorí bẹ́ẹ̀, ìfẹ́ Ọlọ́run ni pé kí ẹnì kọ̀ọ̀kan nínú wa kí a ba lè jẹ́ alábàápín ìwà Ọlọ́run, alábàápín àwòrán Ọlọ́run, alábàápín ìṣe Ọlọ́run. Àwọn ọ̀rọ̀ wọ̀nyí tí a ti kà látinú Pétérù, látinú Róòmù, àti láti Pétérù kìíní, Pétérù kejì, àti láti Matthew, òun ni ó ń jẹ́ kí ó yé wa wípé ìfẹ́ inú Ọlọ́run ni wípé kí a ba lè ní àwòrán Ọlọ́run fún ara wa. Ó sì fún wa ní àwọn ìlérí tí ó tóbi, àwọn ìlérí tí ó ṣe iyebíye, àti agbára rẹ̀ ni ó fi ti àwọn ìlérí wọ̀nyí lẹ́yìn wípé bí a bá ń fẹ́ ní tòótọ́, bí a bá fẹ́ láti gbàdúrà sí Ọlọ́run, bí a bá fẹ́ láti ké pe Ọlọ́run, òun ṣetán, ó sì lágbára tó láti jẹ́ kí a jẹ́ mímọ́, láti jẹ́ kí a di pépé, àti láti jẹ́ kí a ní àwòrán Ọlọ́run nínú ọkàn wa, kí ìṣe wa, ìwà wa,

0: ìrìn wa, kí ó ba lè wo Ọlọ́run lọ́rùn, kí ó ba lè jẹ́, kí ó ba lè wo Ọlọ́run, kí ó ba lè jẹ́ wípé ní ìgbà gbogbo ní ibikíbi tí a bá wà, a ó lè máa gbé ìgbésí ayé tí yóò máa mú inú Ọlọ́run dùn. Ọ̀rọ̀ yìí bí a ti ń wò nínú Bíbélì ni a ó máa wo ìlàsílẹ̀ Ọlọ́run tàbí ète Ọlọ́run, ìfẹ́ Ọlọ́run. A ó sì máa wo ìkejì, agbára Ọlọ́run láti lè mú ète tàbí ìfẹ́ inú rẹ̀ lórí wa yìí láti lè mú ṣe. Àti ìkẹta, ipa tí àwa kó kí alábàápín tí Ọlọ́run fẹ́ kí a jẹ́ yìí kí ó ba lè jẹ́ tiwa. Jẹ́ kí a wo ìfẹ́ Ọlọ́run, ète Ọlọ́run, ohun tí Ọlọ́run fẹ́, ohun tí Ọlọ́run fẹ́ ṣe ní ìgbésí ayé wa, kí a ba lè jẹ́ alábàápín ìwà àti àwòrán Ọlọ́run. Nínú Pétérù kejì tí a ti kà, mo tún fẹ́ wò ó lẹ́ẹ̀kan sí i. Pétérù kejì, orí kìíní, láti ẹsẹ̀ ìkẹta sí ẹsẹ̀ ìkẹrin. Bí agbára rẹ̀, bí Ọlọ́run ti fún wa lé ohun gbogbo, tí ṣe ti iyè àti ti ìwà bí Ọlọ́run, yẹ kí a dúró níbẹ̀ náà. Ó ní pẹ̀lú agbára Ọlọ́run ni ó ti fún wa ní ohun gbogbo, tí ṣe ti iyè, èyí ni tí ṣe ti iyè ẹni pẹ̀kun, àti tí ṣe ìwà bí Ọlọ́run. Bí a bá rí ẹnikẹ́ni nínú wa tí kò ní iyè ẹni pẹ̀kun, bí a bá rí ẹnikẹ́ni nínú wa tí kò ní iyè nínú Jésù, bí a bá rí ẹnikẹ́ni nínú wa tí ìwà ìgbésí ayé rẹ̀, ìrìn rẹ̀ tí kò yí padà, èyí kì í ṣe wípé Ọlọ́run ò tí ì ṣe ohun tí ó yẹ kí ó ṣe. Ọlọ́run ti ṣe ohun gbogbo tí ó yẹ kí ó ṣe. A sọ fún wa wípé ó ti fún wa lé ohun gbogbo nígbà tí ó ti rán Jésù Kristi láti kú lórí igi àgbélébùú. Nígbà náà ni ó ti fún wa ní ohun gbogbo tí ó yẹ kí ó fún wa, kí a ba lè jẹ́ alábàápín nínú iyè ayérayé, iyè tí kò ní pẹ̀kun, àti kí a ba lè jẹ́ alábàápín ìwà bí Ọlọ́run. Ó ní nípa ìmọ̀ ẹni tí ó pè wá nípa ògo àti ọláńlá rẹ̀, nípa ìmọ̀ ẹni tí ó pè wá, èyí ni a fi rí pé àwọn ẹlòmíràn wọn kò ní ìmọ̀ nípa Jésù. Èyí ni ó fi dàbí ẹni wípé wọ́n wà nínú òkùnkùn, wọn ò mọ̀ bí a ti lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, wọn ò mọ̀ gẹ́gẹ́ bí a ṣe lè di ọmọ Ọlọ́run, wọn ò mọ̀ bí a ṣe lè ní ìdáríjì àti ìwẹ̀nàmọ́. Ó ní nígbà tí a bá ní ìmọ̀, ìmọ̀ ti ẹni tí ó pè wá, ẹni tí ó pè wá kúrò nínú ayé wá sínú ìjọba Ọlọ́run, gbà tí a bá ní ìmọ̀ ẹni tí ó pè wá kúrò nínú òkùnkùn wá sínú ìmọ́lẹ̀, nígbà tí a bá ní ìmọ̀ ẹni tí ó pè wá kúrò nínú ìbàjẹ́ ayé, tí ó pè wá sínú òdodo àlàáfíà Ọlọ́run, nígbà tí a bá ní ìmọ̀ ẹni tí ó pè wá kúrò lábẹ́ ìsìnrú èṣù láti wá sí abẹ́ agbára olùdáǹdè àti olùgbàlà olùṣọ́ àgùntàn wa. Ó ní nígbà tí a bá ní ìmọ̀ yìí ní iyì àìnípẹ̀kun àti ìwà bí Ọlọ́run yóò jẹ́ tiwa. Nítorí bẹ́ẹ̀, nígbà tí a bá dé inú ìjọ, ohun tí ó yẹ kí ó máa jẹ́ ẹ̀dùn ọkàn wa ni láti ní ìmọ̀ bí a ti di àtúnbí, bí a ti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, bí a ti di ènìyàn Ọlọ́run, bí a ṣe lè gba Jésù Kristi gbọ́, tí ó jẹ́ wípé a ó kọ orúkọ wa nínú ìwé ìyè, ìyè ẹnipẹ̀kun yóò sì jẹ́ tiwa, ìwà bí Ọlọ́run yóò sì jẹ́ tiwa. Jẹ́ kí n bí ọ́ jẹ́ onímọ̀ wípé gbogbo ènìyàn ni ó sá ti ṣẹ̀, tí ó sì ti kùnà ògo Ọlọ́run. Ǹjẹ́ o ní ìmọ̀ wípé kò ṣeé ṣe nínú agbára tìrẹ, nínú agbára tèmi láti bọ́ lọ́wọ́ èṣù àti láti bá ẹ̀ṣẹ̀ jà kí a sì ṣẹ́gun nínú agbára tiwa? Ǹjẹ́ o ti ní ìmọ̀ wípé ikú Jésù Kristi lórí igi àgbélébò nìkan ṣoṣo ló lè gbà wá kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀? Ǹjẹ́ o ti ní ìmọ̀ wípé oore ọ̀fẹ́ ti ọ̀dọ̀ Ọlọ́run wá nípasẹ̀ Jésù Kristi, èyí ni a fi lè ní ìdáríjì, èyí ni a fi lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, èyí ni a fi lè di òmìnira, lẹ́ a fi lè di àtúnbí? Ǹjẹ́ o ti ní ìmọ̀ wípé ẹnikẹ́ni tí a bá wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi, ó ní láti mọ́ ni, ó ní láti mọ́ funfun ju snow lọ? Ìmọ̀ yìí, òun ni ó máa ń fún wa ní ìyè ẹni pẹ̀kun. Nígbà tí a bá gbàdúrà, tí a kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, tí a rọ̀ mọ́ Ọlọ́run, ti a sọ fun wi pe ki o je ki ohun ti Jesu Kristi wa se lori igi agbelebo ki o le je ere fun enikokan wa wese kerin nipa eye ti o ti fi awon ileri re ti o tobi pupo ti o si se yebiye fun wa awon ileri ti o tobi awon ileri ti o se yebiye awon nkan wonyi le o fi fun wa we pe ke abale je alabapin ninu iwa olorun sugbon ohun ti a ma nri ninu adura opolopo ohun ti a ma nri ni ilepa opolopo ni we pe ileri iwosan nikan ni won ma ro mo o mo we pe eniyan le ni iwosan bi ko ba ni iwa mimo ko le de orun o mo nkan ti iwe mimo we ni o ni e ma le pa alaafia pelu eniyan gbogbo ati iwa mimo lai si eyi ni ko si eni ti yori olorun kini tumo yi e ja si we pe lai si iwa mimo lai si iwa mimo lai si iwa mimo ko si eni ti o le ri olorun eniyan le ni gbogbo owo aye yi bi o ba ni iwa mimo ko le ri olorun eniyan le ni iwosan ki o si wa fun ojo pipe fun odun popo lai saisan bi ko ba ni iwa mimo ko le ri olorun eniyan le bo kuro lo labe lowo agbara okunkun agbara esu ki o si ma sogo nipa wi pe esu le bori ohun ati pe alakara ko si mo bi ko ba ni iwa mimo ko le ri olorun eniyan le so wi pe ohun je afadura jagun eni ti o je pe nipa adura ni o fi segun oso o segun aje bi o segun aje ati oso bi o ba ni iwa mimo o le ri olorun elomi a ma so fun a wi pe bi o ba gbadura o ma le emi esu jade o ma gbowo de awon alaisan ara won a ma da bi o ba ni gbogbo nkan wonyi lai si iwa mimo o le ri olorun eni a fi so wi pe ileri ti o fun wa awon ileri ti o se yebiye awon ileri ti o tobi popo ki se lati ni iwosan nikan ki se lati ni owo nikan sugbon lati ni ohun ti o gaju owo ohun ti o gaju iwosan o ti o gaju awon nkan aye wonyi lo lati je alabapin iwa olorun nigbati eyin ba ti yo kuro ninu ibaje ti nbe ninu aye ohun ti o se wa laanu ni wo pe ibaje ti a ri ninu aye atun ma ri ninu ijo ibaje ikobirin ijo ti o wa ninu aye nje ko si ninu opolopo ijo loni ibaje wi pe ke a ma gba owo eyin ti o wa lowo awon eni aye awon ti o mo olorun nje a kiri lowo awon ti o wa si ilesin ibaje ilesin ni manko ibaje ki omo kekere ti omode ti a ran lo si ileiwe omo odun 14 omo odun 15 ki o ma gboyun wa lati ta ki o gbe wa sinu ile ibaje ti a ri ninu aye nje a ori ninu ijo ibaje pe ke a ma seyun ti o po ninu aye nje o kiri ninu ijo ibaje wi pe ke ma poro ibaje o le jija ibaje fayawo ibaje awon kan aye wonyi ibaje isoso aye ibaje wi pe ki a ma rin irin kunrin ke a ma je eje kuje ke a ma mu imukumu ti o wa lowo awon ti o wa ninu aye nje ko si lowo awon ti won wa sinu ijo opolopo ijo leni ni ati baje ese ti ba won je ikobirin ijo nko ti ba won je ke a ma yan ale ni ita ke a ma se pasaga ke a ma se awon nkan wonyi ti ko dara nje bi a ti rin ninu aye nje a kirin ninu opolopo ijo ke a fi ijo awon ijo miran sile laarin iwa nko awa ti a wa ninu ijo nibi ti a tin wa so iwa mimo nibi ti a tin je ki o ye wa wi pe ani lati je mimo nje iru awon ibaje wonyi nje ati bo lowo won nje iwo ti bo kuro ninu ibaje ti o wa ninu aye eni a so fun wa oni nigba ti eyin ba ti yo kuro ninu ibaje ti nbe ninu aye nipa ife ku fe nitori be isise akoko fun wa ni we pe ani lati di atunbi ani lati je wo ise ke ako sile ke a ba le di ti olorun ke a ba le bo lowo ibaje ke a bo kuro ninu ibaje ti o wa ninu aye nipa ife ku fe ke a le so fun olorun we pe a fe bo lowo ise ke awon nkan ije ko je ti awon aye nje imukumu ti awon aye mu irinkunrin ti won rin iborisa ti won lo sinu re owo eyin owo riba ti won gba ati awon nkan miran ti won se ti o je bi ese ki o ma ba si ni aarin wa ki a bo kuro ke ayo kuro ninu ibaje tin be ninu aye nipa ife kufe nitori be enikokan wa ni o ye ki awo dingi oro olorun ke ari we pe aje ti olorun nje gba ti olorun da eniyan bawo ni o se da ki se ninu aworan olorun ninu iwa mimo olorun ni o da eniyan ni ibere pepe ni akoko je ki awo genesis ki awo ife olorun ki awo bi olorun se bere nkan won yi genesis ori kini ese ikerin dilogbon olorun si wi pe je ki a da eniyan le aworan wa gege bi iri wa je ki a menu duro nbe ife olorun ni wi pe ki eniyan ki o ba le jo ohun ni iwa ni iro ni irin ni ise ni ohun gbogbo nitori be nigba ti olorun da adam ati efa oni je ki a da eniyan li aworan wa gege bi iri wa olorun ko da eniyan lati ri bi angeli o da koja eyi ni o da ni aworan olorun fun ara re olorun ko da eniyan gege bi eranko eni ti ma nfa eni keji ya amo we pe awon eranko won ma nje ara won ni awon eranko opolopo iwa obun lo wa lowo won sugbon awa ni olorun da lati jo ohun o fe je baba fun wa ni o ni eje ki a da eniyan le aworan wa gege bi iri wa wese iketa din logbon be li olorun da eniyan le aworan re le aworan olorun le o da ati ako ati abo le o da won o je mo awon elomiran won ma nro we pe awon okunrin nikan soso ni o ye ki o ni iwa mimo won ma nro we pe igbala ti okunrin o yato si igbala ti obinrin won ma nro we pe iwa mimo ti okunrin ti o le ni o yato si iwa mimo ti obinrin won ma so we pe ah olorun o da wa dogba gba to da awon okunrin egungun mesan lo fun won gba to da awon obinrin egungun meje lo fun mbolo tirika ta lo so be fun o ori nihin to so wi pe ni ese iketa din logbon o ni be li olorun da eniyan le aworan re le aworan olorun le o da won o ati ako ati abo le o da won e je wi pe iwa mimo ti adamo okunrin akoko iwa mimo yi kan na le adamo obinrin akoko iwa ti o je wi pe o wo olorun ti o farajo olorun ti o je ki a je alabapin aworan ati iwa olorun eyi kan na ni ada fun okunrin ati obinrin ni akoko we fesu ori kerin ese ikerin le logun efesu ori kerin ese ikerin le logun ki ese gbe okunrin titun ni wo eyi ti ada nipa ti olorun fi ese daadara o eyi ti ada nipa ti olorun li ododo ati li iwa mimo otito eni an so nipa we pe ada wa ni ada adamu ati efa ni aworan olorun ni iwa mimo ati li ododo eni ife olorun lati ibere eyi si ni ife olorun titi di sinsin yi olorun nfe sibe we pe ke a ni iwa mimo ati ka fun wa ninu peteru kini ninu Matthew ori karun ati ka fun ninu Rome ori kejo je ke atun wo ninu Efesu ori karun ese iketa din logbon ki o le mu wa sodo ara re bi ijo ti o le ogo lai ni aba won tabi alebu kan tabi iru nkan ba won ni sugbon ki o le je mimo ati alai ni aboko eyi ni ife olorun we pe ki abale je alai ni abawon eni ti ko si ese kan soso ni igbese aye re ati pe ki o ma se alebo kan ki a le je alai laboko ki a le wa ni mimo bawo ni olorun se ma nse yi amo we pe ko si ohun ti o soro fun olorun lati se ati pe bi a ba fe ri oju Olorun nikehin iwa mimo yi oni lati wa ninu wa bi abawo Johanu kini ori keta Johanu kini ori keta ese ikeji ati ese iketa olufe omo Olorun le a wa ise nisisin yi a ko si ti fi han bi awa o ti ri awa mo pe nigba ti a ba fi han a o da bi re nitori awa o ri ani bi ohun ti ri ni ese keta olukuluku eni ti o ba si ni ireti yi ninu re awe ara re mo ani bi ohun ti mo nitori be ki se fun adamu ati efa nikan ni ada pelu aworan olorun nisisin yi olorun tun fe tun wada ati so aworan olorun ati so nu ni akoko isubu eniyan ni eniyan di elese oni a se so fun ninu beli we pe gbogbo eniyan li o sa ti se ti o si kuna ogu olorun sugbon ko te olorun lorun we pe ke a wa ni ipo ese ipo egbin ipo aboko ipo ile ri sibe o n fe tun wada o n fe tun wa mo o n fe tun wa se o n fe fi eje Jesu Christi we wa ti ki yo fi si aboko eri kankan ni igbese aye wa ti ki yo fi si ese kan soso ni igbese aye wa ki o ba le sese fun wa lati ni aworan olorun lati ni iwa olorun ye ki a tun pada si peteru kini peteru keji se gafara fun mi peteru keji ori kini ese ikerin peteru keji ori kini ese ikerin nipa eyi ti o ti fi awon ileri re ti o tobi pupo ti o se se yebiye fun wa pe nipa ewon yi ki eyin ki o le di alabapin ninu iwa olorun ye ki a duro nibe ki a se alaye die si ki a ba le di alabapin ninu iwa olorun ye ki n bi o ni ibere kan ki o se je ki emi olorun pelu imo iwe mimo ki o ma dahun lati inu okan re nje bi a ba di alabapin iwa olorun nje yo se se fun agbere lati tun wa ni igbese aye wa ki a toka si enikan wi pe obirin kan ki duro ninu ile re ososu lo n paro obirin ododun lo n se igbeyawo miran nje a le so wi pe iru eni be o ni o je alabapin iwa olorun rara tabi bi a ba ri enikan ti a ba ri wi pe eka ni iru eni be tabi o je oloju kokoro tabi aran kan lo joba ni igbese aye re lo de ni igbekun nje a le so wi pe iru eni be o je alabapin iwa olorun rara tabi ari eni ti o kun fun ilara eni ti ma jowu eni ti ki fe ki teni keji ki o dara eni ti o je wi pe bi o ba ti ri wi pe eni keji ni lowo inu a ma bi iru eni be a ma fe ki ti ise elomiran ile elomiran ki o daru a ma fe ki ohun ki o ni nkan ju awon elomiran lo owu eja ilara igberaga ko kuro ni igbese aye iru eni be se a le so wi pe iru eni be o ti di alabapin iwa ati aworan olorun rara tabi so fun mi eni ti o je wi pe bi o ba ti loyun lo lo nseyun apaniyan eni ti o n gba emi awon omo alaise tabi eni ti o je wi pe ija itanje iwa buburu a fi oro kele ba ti eni keji je se a le so wi pe iru awon be won je omo olorun won ti de alabapin iwa olorun aworan olorun tabi eni ti n so eni leyin akorira olorun abi awon alafojudi ti a ka bibeli fun a fe ka gbogbo bibeli fun sibe sibe iwa ibaje o kuro lowo e se a le so wi pe iru eni be o ti di alabapin iwa olorun agberaga nko ahale nko alaroseun gbogboro nko asa egboran si obi ninu oluwa nko awa ti a je bi oluso agutan lori re mo je bi obi lori re awasu ojo aje ni ojo bo ni ojo aiku ni awasu titi sibe sibe elese oko ese sile sibe sibe eni tin ja ko ko ija sile eni tin binu ko ko ibinu sile se ru eni be tin sa egboran si iwasu obi re ninu oluwa se a le so wi pe o ti di alabapin iwa ati aworan olorun odale nko alaini ye ninu alaini fe oni kupani eniyan alagidi alai laanu nitori be o ye ki o ye wa o ti olorun be lowo wa o nfe ki a ni aworan olorun o nfe ki a ni iwa bi ti olorun ki a ba le ri wi pe ati di eni bi ti inu olorun bawo ni nkan won ba o lo se le sese o le sese bi a ba fara wa fun agbara olorun nitori wipe olorun lagbara lati tun wa se lati tun wa mo lati tun wa da lati yi wa pada lati we wa mo lati fo okan ero ati gbogbo nkan ti o wa ninu okan wa lati fo mo ki o funfun ju snow lo olorun ko le ikuna agbara re ko le ikuna e ni a fi so fun a pe nipa agbara olorun ni o fi fun ani awon ileri won yi ti o tobi awon ileri ti o se yebiye nipa yi ti a le fi di alabapin iwa ati aworan olorun ye ki a wo orin dafidi ori keji le ni ogota orin dafidi ori keji le ni ogota ese ikokanla olorun ti soro leekan lerin keji ni mo gbo eye pe ti olorun le agbara bi o ba nfe iwena mo bi o ba nfe iyipada tooto bi o ba nfe ki olorun ki o wa si igbese aye re ki o si ri wi pe gbogbo ese patapata ni awenu le amukuro o se so fun olorun o mo wi pe agbara wa ninu olorun ko si ohun ti olorun o le se bi o ba nfe ki olorun ki o we okan re mo ki olorun ki o tun oda ki olorun ki o tun ose ki olorun ki o fo funfun ju snow lo o le se nkan wonyi bi o ba wa si odo olorun bi o ba so fun wi pe o nfe ki o we omo se ori wi pe a ma nko lorin wi pe Christi Jesu lagbara agbara lati dariji agbara tin so ni daaye agbara ti fi iye fun elese wi pe Jesu Christi lagbara a nfe ki olukuluku ki o mo wi pe ko si bi ese bi o se le po to bi o se le jile to bi o se le ga to ni igbese aye eni kokan wi pe Jesu Christi o lagbara lati so ni dotun o lagbara lati wo ese kuro ninu okan lati so ni di pipe o lagbara lati pa wa mo ninu iwenu mo yi ninu pipe yi ninu isodotun ninu iwa mimo yi titi de opin wi pe Jesu Christi lagbara ko si ohun ti olorun ohun ti olorun ko le se bi o ti le je wi pe ese ti njoba ese ti wa ni igbese aye re Jesu Christi lagbara lati pa ipa ati agbara ese run kuro ni igbese aye re kini ki o ye ki o se ohun ti o ye ki o se ni wi pe ki o wa si odo Jesu Christi ki o so fun yi pe o ngbe ngbe o ki o so fun yi pe o fe wa lati le ni iyipada ti o se san iyipada ti o daju iyipada ti ba ni kale iyipada ti o wa ninu okan iyipada ti o wa ninu ero iyipada ti o wa ninu ese iyipada ti o wa ni gbogbo igbogbo igbese aye re o le se nitori pe olorun wa ki kuna ko si ohun ti olorun ko le se bi o ba wa o daju wi pe Jesu Christi pelu agbara re pelu agbara isodomo pelu agbara ewenumo yo we omo yo se je ki a gbogbo ese patapata ki o kuro ni igbese aye re wo Jeremiah ori keji le logbon Jeremiah ori keji le logbon ese iketa din logun ah oluwa olorun wo iwo ti o da orun ohun aye nipa agbara nla re ati nina apa re ko si ohunkohun ti o soro fun o ko si ohunkohun ti o soro fun o olorun le je ki a gbe igbese aye ailese oran ti ina ko ni olorun je ki o ba olorun rin ki o ti o fidi wi pe ko si ese kankan ni igbese aye re o wo igbese aye Joseph bi o ti le je wi pe ata si oko eru omokunrin yi ni ari we pe o ni emi o sese nkan buburu yi ti emi o si da ese si oluwa olorun mi o gbe igbese aye ailese oran ti samueli ti olorun fun ni agbara ti olorun fun ni ori ofe lati gbe igbese aye ailese oran ti jeremiah ninu majemu lailai ti olorun fun ni ori ofe lati kekere lati gbe igbese aye ododo igbese aye alaafia oran ti danieli ti a fe wa esun si lese ti a so wipe iba ase nipa ti ijoba iba ase nipa iwa ti ara re wipe a ko le ri esun kankan ka si lese afi nipa esin nipa ti olorun re bi o ti le je pe a so sinu iho kinun a ri pe o mu iduro re wipe ohun ko ni fi ohun ko ohun ba ara ohun je oran si shedraki meshaki ati abednego olorun ti o fun awon ini agbara ni ipa ni ori ofe lati gbe igbese aye ailese olorun le se fun o oran ti jesu christi apere wa oran ti jesu christi eni ti o wa lati ko ese ara aye lo ti o si so fun a wi pe ki a je pipe ki a je mimo gege bi baba wa tin be le orun bi o ti je pipe bi o ti je mimo wo luko ori kini luko ori kini ese iketa dini ogoji nitori ko si ohun ti olorun ko le se o le gba olowo ise nitori ko si ohun ti olorun ko le se o le we omo ki o fun josno lo nitori ko si ohun ti olorun ko le se o le mu eda adamu ti o wa ninu re eda ise ti o wa ninu re o le yo kuro nitori ko si ohun ti olorun ko le se o le so de alabapin iwa olorun aworan olorun nitori ko si ohun ti olorun ko le se o le mu awon ese ti o wa ninu okan re ti o wa ninu eda re ti o wa ninu ero okan re o le mu awon ese won ikuro o le mu ki o gbe igbese aye ailese ni ojo meje ti o wa ninu ose ni ose merin ti o wa ninu osu ni osu mejila ti o wa ninu odun kookan o le mu ki o gbe igbese aye ailese nitori kini nitori ko si ohun ti olorun ko le se o le mu awon nkan ti o tin joba lori re gege bi ese gege bi ailera gege bi ohun ti o ro wi pe oni le bo lowo re o le mu okuro o le so won di alailagbara o le je ki o je olubori alagbara lori ese nitori ko si ohun ti olorun ko le se wo ese ikerin le ni adorin ati ese ikarun din ni ogorin luku ri kini ese ikerin le ni adorin pe ohun o fi fun wa lati gba wa lowo awon ota wa ki awa ki o le ma sin laifoya ni mimo iwa ati le ododo ni waju re le ojo aye wa gbogbo wipe o sese fun olorun ninu agbara re se agbara ti o da orun ati aye se ko le yi opada ni agbara ti o mo eniyan lati inu erupa ile ile se ko le yi opada ni agbara ti o mu ki okun pupa ki o peya se ko le yi opada ni agbara ti jesu christi ti o fi jidide kuro ninu oku se ko le yi opada ni o le se bi o ba gbadura o le se bi o ba fi tokan rodo olorun ki o si kepe olorun o nso fun wa o ni ki awa ki o ma sin le aipoya o ni ni mimo iwa ki o ma si ore binu kankan lenu re ki o ma si ija lowo re ki o ma si erokero ninu re ki o ma si aran kan ki o ma si inu nibi ki o ma si ohun ko ohun ti o le se ti a o so wi pe eje ese tabi ton je ese o le mu ki o wa ni iwa mimo ati le ododo ni waju re le ojo aye wa gbogbo ki se ni osu kan ki se ni odun kan le ojo aye wa gbogbo o se se fun olorun ki a ba le bori awon idewo ati idanwo ti o wa lati odo esu ki a mo wi pe agbara wa lowo olorun agbara ti o wa ninu eje jesu christi ki kuna o se fun olorun lati pawamo wo juda ese ikerin le logun juda ese ikerin le logun nje ti eni ti o le payin mo kuro ninu ikose ki o si le mu yin wa si waju ogo re lai laboko pelu ayo nla sori agbara olorun we pe o le pawamo lai kose o le pawamo lai subu o le pamo lai pada sinu aye o le pamo lai pada sinu ese o le pamo lai ni ese ninu ero ese ninu aninu ara ese nibikibi o le pamo kuro ninu ikose gbogbo kí ó sì mú wa wá síwájú rẹ̀ láì lábùkù láì lẹ́gbin láì lẹ́ṣẹ̀ pẹ̀lú ayọ̀ ńlá bí a bá gbàdúrà sí ọlọ́run bí a bá sọ fún ọlọ́run wípé èyí ni ẹ̀dùn ọkàn wa èyí ni ìlépa ọkàn wa èyí ni ohun tí à ń fẹ́ ó ṣeé ṣe ọlọ́run lè ṣe fún wa kí ni ipa tirẹ̀ kí ni ohun tí ó yẹ kí o ṣe kí èyí kí ó ba lè jẹ́ tirẹ̀ yẹ kí a wo Jeremiah 33 ẹsẹ̀ ìkẹta képe mí èmi ó sì dá ọ lóhùn èmi ó sì fi ohun ńlá àti alágbára hàn ọ́ tí ìwọ kò mọ̀ ohun tí ó ṣe ńláàánú ni pé nígbà tí ọlọ́run pè wá pé kí a képe òun kí òun kí ó ba lè fi ohun ńlá hàn wá ohun kéékèèké lè a máa ń béèrè o mọ̀ wípé ohun tí ò bá lè gbé ni dọ́run kékeré ni o mọ̀ wípé ohun tí ó dàbí ẹni wípé bí a ní nínú ayé yìí kò lè ṣe ìwé ìrìnà fún wa láti lọ sí ọ̀run rere láti wà pẹ̀lú ọlọ́run títí ayérayé o mọ̀ wípé ohun kékeré ni lójú wa ni ó ṣe dàbí ẹni wípé ìwòsàn jẹ́ ohun tí ó tóbi wípé mi ò láàlákàlà mọ́ ó dàbí ohun tí ó tóbi lójú wa wípé ọlọ́run ti fún mi lówó ó pèsè iṣẹ́ fún mi ó fún mi níyàwó fún mi lọ́kọ ó fún mi lọ́mọ ohun kékeré ni ohun tí ò gbé ni dọ́run bí ó bá jẹ́ wípé ọmọ ló ń gbé ni lọ sọ́run ni àbá máa bí wọn lẹ̀ ni láì lóǹkà bí ó bá jẹ́ wípé owó ló ń gbé ni lọ sọ́run àbá máa lépa owó láì dẹ́kun bí ó bá jẹ́ wípé ẹni tí ó ní ìlera ara dídá ṣáṣá òun ló ń gbé ni lọ sọ́run àbá máa máa rò nípa lásàrò èyí tí ó lọ sọ́run ìwòsàn ò gbé ni lọ sọ́run àwọn nǹkan ayé wọ̀nyí ò gbé ni lọ sọ́run àwọn nǹkan tí ò sì gbé ni lọ sọ́run nǹkan kékeré ni wọ́jú olúwa nǹkan tí ó ṣe títóbi níwájú olúwa òun ni ohun tí ó múni kúrò nínú ayé yìí tí ó fún wa ní ìwé ìrìnà tí ó mú wa lọ sí ọ̀run rere èyí ni à ń pè ní ìwà mímọ́ ṣe o mọ̀ láìsí ìwà mímọ́ kò sí ẹni tí ó rí ọlọ́run ó ní kí a képe òun ó ní kí a béè lọ́wọ́ òun wípé òun ó dá wa lóhùn àti wípé òun ó fi ohun ńlá ohun alágbára òun ó fi hàn wá èyí tí a kò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nípa bẹ́ẹ̀ ó yẹ kí a gbàdúrà sí ọlọ́run ó yẹ kí a sọ fún ọlọ́run wípé à ń fẹ́ ìwà mímọ́ à ń fẹ́ àwòrán ọlọ́run ní ìgbésí ayé wa nínú Jeremiah 33 ẹsẹ̀ ìkẹtàlá ẹ̀yin ó sì ṣàfẹ́rí mi ẹ ó sì rí mi nítorí ẹ ó fi gbogbo ọkàn yín wá mi ohun tí kìí jẹ́ kí àwọn ẹlòmíràn kí ó ní ìwà mímọ́ ìsọdimímọ́ ìsọdọ̀tun ohun tí kìí jẹ́ kí àwọn ẹlòmíràn kí wọn kí ó lè borí ẹ̀ṣẹ̀ ti inú ẹ̀ṣẹ̀ ti òde ara nǹkan tí kìí jẹ́ kí àwọn ẹlòmíràn kí wọn kí ó lè jẹ́ aṣẹ́gun kí wọn kí ó lè wà ní ẹni mímọ́ aláìléèrí aláìlábùkù aláìlẹ́gbin kan ṣoṣo nǹkan tí kìí jẹ́ kí àwọn ẹlòmíràn kí wọn kí ó lè dàbí Jésù Kristì ní ọ̀rọ̀ ní ìwà ní ìrò ní ìṣe ní ohun gbogbo òun ni wípé wọn kì í fi tọkàntọkàn gbàdúrà bí ó bá jẹ́ wípé wọ́n ń wá owó ni wọ́n á fi tọkàntọkàn wá bí wọ́n bá ń wá ìwòsàn ni wọ́n á fi tọkàntọkàn wá bí wọ́n bá wá iṣẹ́ ni wọ́n á fi tọkàntọkàn wá bí ó bá di pé à ń wá ìgbàlà à ń wá ìsọ̀dìmọ́ à ń wá ìwà mímọ́ à ń wá agbára tí borí ẹ̀ṣẹ̀ tí borí ìwà òkùnkùn tí borí gbogbo ẹ̀gbin ayé yìí wọ́n kì í fi tọkàntọkàn wá wọ́n máa gbàdúrà bẹ́ni tí ò lè gbàdúrà wọ́n máa gbàdúrà bẹ́ni pé egbò wà lẹ́nu wọn wọn ò lè lanu láti bá ọlọ́run sọ̀rọ̀ ṣùgbọ́n ọlọ́run sọ fún wa wípé ó ní ẹ̀yin ó ṣàfẹ́rí mi èyí jẹ́ pé ẹ ó wá mi ẹ ó sì rí mi nítorí ẹ ó fi gbogbo ọkàn yín wá mi ohun tí ọlọ́run béè lọ́wọ́ ni pé nísinsìnyí kí a lọ sí orí eékún wa mi ò ní kí a jókòó mi ò ní kí a dìde kí a lọ sí orí eékún wa kí a sọ fún ọlọ́run pẹ̀lú ìkérora kí a sọ fún ọlọ́run pẹ̀lú ìgbàgbọ́ kí a sọ fún ọlọ́run pẹ̀lú ọkàn tí ṣàfẹ́rí ọlọ́run kí a sọ fún ọlọ́run wípé ọlọ́run ìwà mímọ́ tí a ń sọ nípa rẹ̀ yìí ìwà mímọ́ tí a ń dárúkọ rẹ̀ yìí ìwà mímọ́ tí a ń tẹnumọ́ mo fẹ́ ni mo fẹ́ kí àwòrán ọlọ́run ìwà ọlọ́run mo fẹ́ kí ó wà nínú ọkàn mi mo fẹ́ jẹ́ bí ẹni bí ti inú ọlọ́run lọ sórí eékún rẹ sọ fún ọlọ́run o mọ bí Jésù Kristì ṣe gbàdúrà ní òkè Gethsemane o mọ bí ó ṣe fi ìkérora gbàdúrà o mọ bí ó ṣe fi omijé gbàdúrà o mọ bí ìwà ayá ẹ̀jẹ̀ àdúrà yìí tí ó jẹ́ kí ìró ẹ̀jẹ̀ kí ó máa kán láti ara rẹ̀ o lè sọ fún ọlọ́run bẹ́ẹ̀ o mọ bí Jákọ́bù bí ó ti dúró ti áńgẹ́lì nì tó sọ pé èmi kì yóò jẹ́ kí o lọ bí kì í bá ṣe pé ìwọ bùkún mi o lè sọ fún ọlọ́run bẹ́ẹ̀ o lè sọ wípé èyí ni ogún tí mo ń fẹ́ èyí ni ohun ìní tí mo ń fẹ́ èyí ni ohun tí ó wù mí jù ní ìgbésí ayé mi wípé kí ìwà mi kí ó di mímọ́
1: ki oro mi ti o di mimo ki rin mi ki o je mo ki awon aye yi ibaje aye yi irin aye oro aye ese ki won ki o kuro ninu okan ninu gbogbo ti mo nse o le so fun olorun iwo lo nduro se o le kunle o le gbadura o le kepe olorun o saperi olorun o ni eyin o saperi mi e o si mi nigbati e ba fi gbogbo okan yin wa mi so fun olorun gbadura si olorun jesu ku fun lori igi agbelebu o fe ki o fo lowo ese patapata o fe ki o di ti olorun o fe ki o ni iwa mimo o fe ki o ni iso di mimo bi o ba ti ni igbala bere fun igbala be fun idariji ese so fun olorun we pe ki o fun ole ore ofe ki o ba le je eniyan olorun ati bi o ba si ti ni igbala ki o so fun olorun we pe o fe ni iso di mimo o fe ni iso di mimo o fe ni iso di mimo titi olorun yo fi ri aworan re ninu re yo fi ri aworan re ninu re ti o gbogbo ninu re ni igbesaye re ti yo fi yi pada patapata ti o je ti olorun ki gbe pe olorun so fun olorun wepe iwa mimo yi o ni edun okan re o si fe je ti re titi o si fe je ti re ninu iwa ninu ise ninu ero ninu irin ninu gbogbo o fe je ti olorun ke pe olorun o daju wepe ni o se fun o Thank you.

0: Ìwé wòlíì Àìsáyà orí ìkẹwàá ègbéni fún àwọn tí ń pàṣẹ àìṣòdodo àti fún àwọn akọ̀wé tí ń kọ ìwé ìkà láti yí aláìní kúrò ní ìdájọ́ àti láti mú ohun ẹ̀tọ́ kúrò lọ́wọ́ tálákà ènìyàn mi kí àwọn okó ba lè di ìjẹ wọn àti kí wọ́n ba lè ja aláìní babalé olè. Kí ni ẹ̀yin ó ṣe lọ́jọ́ ìbẹ̀wò àti ní ìdáporo tí yóò ti òkèrè wá? Ta ni ẹ̀yin ó sátọ̀ fún ìrànlọ́wọ́? Níbo ni ẹ̀yin ó sì fi ògo yín sí? Láìsí èmi, wọn ó tẹ̀ba lábẹ́ àwọn ará túbú, wọn ó sì ṣubú lábẹ́ àwọn tí a pa. Ní gbogbo èyí, ìbínú rẹ̀ kò yí kúrò, ṣùgbọ́n ọwọ́ rẹ̀ nà jáde síbẹ̀. Ègbé ni fún Asuri, ọ̀gọ ìbínú mi àti ọ̀pá ọwọ́ wọn ni ìrunú mi. Èmi ó ran sí orílẹ̀-èdè àgàbàgebè, àti fún àwọn ènìyàn ìbínú mi lé èmi ó pàṣẹ kan láti kó ìkógun àti láti mú ohun ọdẹ láti tẹ̀ wọ́n mọ́lẹ̀ bí ẹrẹ̀ ní ìgboro. Ṣùgbọ́n òun kò rò bẹ́ẹ̀, bẹ́ẹ̀ ni ọkàn rẹ̀ kò rò bẹ́ẹ̀. Ṣùgbọ́n ó wà ní ọkàn rẹ̀ láti parun àti láti kí orílẹ̀-èdè kúrò, kì í ṣe díẹ̀, nítorí ó wípé ọba kó àwọn ọmọ aládé mi ajẹ́ pátápátá. Kano kó a dàbí Kakemeshi, Hamati kó a dàbí Apadi, Samaria kó a dàbí Damasku. Gẹ́gẹ́ bí ọwọ́ mi ti nà dé ìjọba ìrerí, ère èyí tí ó ju ti Jerusalemu àti ti Samaria lọ, bí èmi ti ṣe sí Samaria àti ère rẹ̀. Èmi kì yóò ṣe bẹ́ẹ̀ sí Jerusalemu àti ère rẹ̀ bí, nítorí náà yóò sì ṣe, nígbà tí Olúwa ti ṣe gbogbo iṣẹ́ rẹ̀ lórí òkè Sioni àti Jerusalemu, èmi ó bá èso àyàlílé ọba Asiria wí àti ògo ìwò gíga rẹ̀. Nítorí ó wípé, nípa agbára ọwọ́ mi ni èmi ti ṣe, àti nípa ọgbọ́n mi, nítorí èmi mòye, èmi sì ti mú àlà àwọn ènìyàn kúrò, èmi sì ti jí ìṣúra wọn, èmi sì ti sọ àwọn ará ìlú náà kalẹ̀ bí alágbára ọkùnrin. Ọwọ́ mi sì ti wá ọrọ̀ àwọn ènìyàn rí bí ìtẹ́ ẹyẹ, àti gẹ́gẹ́ bí ẹni pé ẹnìkan kó ẹyin tí ó kù ni èmi ti kó gbogbo ayé jọ. Kò sí ẹni tí ó gbọn ìyẹ́, tàbí tí ó yẹ ẹnu, tàbí tí ó dún. Àáké a lè fọnu sí ẹni tí ń fi ìlà igi, tàbí ayún a lè gbé ara rẹ̀ ga sí ẹni tí ń mìín, bí ẹni pé ọ̀gọ́ lè mi ara rẹ̀ sí àwọn tí ó gbé e sókè, tàbí bí ẹni pé ọ̀pá lè gbé ara rẹ̀ sókè bí ẹni pé kì í ṣe igi. Nítorí náà ni Olúwa, Olúwa àwọn ọmọ ogun yóò mú àwọn tirẹ̀ tí ó sanra di ríru, àti lábẹ́ ògo rẹ̀ yóò dá jíjò kan bí jíjò iná, ìmọ́lẹ̀ Ísíráẹlì yóò sì jẹ́ iná, àti ẹni mímọ́ rẹ̀ yóò jẹ́ ọwọ́ iná, yóò sì jó ẹ̀gún àti ẹ̀wọ̀n rẹ̀ run ní ọjọ́ kan, yóò sì jó ògo igbó rẹ̀ run, àti ògo rẹ̀ ẹlẹ́tù lójú, àti ọkàn àti ara, wọ́n sì dàbí ìgbà tí ọlọ́pàá gun ń dákú, ìyókù igi igbó rẹ̀ yóò sì jẹ́ díẹ̀ tí ọmọdé yóò lè kọ̀wé wọn. Yóò sì ṣe ní ọjọ́ náà, ìyókù Ísíráẹlì àti irú àwọn tí ó sálà ní ilé Jákọ́bù kì yóò tún dúró ti ẹni tí ó lù wọ́n mọ́, ṣùgbọ́n wọn ó dúró ti Olúwa, ẹni mímọ́ Ísíráẹlì ní òtítọ́. Àwọn ìyókù yóò padà, àwọn ìyókù ti Jákọ́bù sí Ọlọ́run alágbára. Bí Ísíráẹlì ènìyàn rẹ̀ bá dàbí iyanrìn òkun, síbẹ̀ ìyókù nínú wọn ó padà, àṣẹ ìparun náà yóò kún àkúnwọ́ sílẹ̀ nínú òdodo. Nítorí Olúwa àwọn ọmọ ogun yóò ṣe ìparun, àní ìpinnu ní àárín ilẹ̀ gbogbo. Nítorí náà báyìí ni Olúwa, Olúwa àwọn ọmọ ogun wí, ẹ̀yin ènìyàn mi tí ń gbé Sioni, ẹ má bẹ̀rù àwọn ará Asiria, òun ó fi ọ̀gọ lù ọ́, yóò sì gbé ọ̀pá rẹ̀ sókè sí ọ gẹ́gẹ́ bí irú ti Íjíbítì. Ṣùgbọ́n níwọ̀n ìgbà díẹ̀ kíhún, ìrunú yóò sì tán àti ìbínú mi nínú ìparun wọn. Olúwa àwọn ọmọ ogun yóò gbé pàṣán kan sókè fún un, gẹ́gẹ́ bí ìpakúpa ti Midiani ní àpáta Orebu, àti gẹ́gẹ́ bí ọ̀gọ rẹ̀ sójú òkun, bẹ́ẹ̀ ni yóò gbé sókè gẹ́gẹ́ bí irú ti Íjíbítì. Yóò sì ṣe ní ọjọ́ náà, ni a ó gbé ẹrù rẹ̀ kúrò ní èjìká rẹ̀, àti àjàgà rẹ̀ kúrò ní ọrùn rẹ̀, a ó sì ba àjàgà náà jẹ́ nítorí ọ̀rá púpọ̀. Òun dé sí Ayati, òun ti kọjá sí Migroni, ní Mikmashi ni òun kó ẹrù ogun rẹ̀ jọ sí. Wọ́n ti ré kọjá ọ̀nà náà, wọ́n ti wọ̀ ní Geba, Rama bẹ̀rù, Gibe àti Saul sá, gbé ohùn rẹ̀ sókè ọmọbìnrin Galimu, mú kí a gbọ́ dé Laiṣi, òtòṣì Anatoti, a ṣí Madmina ní Pòdà. Àwọn ará Gibeon kó ara wọn jọ láti sá. Yóò dúró síbẹ̀ nínú òbù ní ọjọ́ náà, òun ó sì mi ọwọ́ rẹ̀ sí òkè gíga ọmọbìnrin Sioni, òkè kékeré Jerusalemu. Kíyèsí, Olúwa, Olúwa àwọn ọmọ ogun yóò fi ẹ̀rù wọ́n ẹ̀ka, àti àwọn tí ó ga ní ìhà ni a ó ké kúrò, àti àwọn agbéraga ni a ó rẹ̀ sílẹ̀, òun ó sì fi irin ké pàǹtírí gbólu ilẹ̀, Lebanoni yóò sì ṣubú nípa alágbára kan.
1: DCLM Radio. Your spiritual welfare is our concern.
2: Baba wa tin be le orun adupe lowo yin we pe awa si waju yin ki se be nikan awa si ori tabili yin lati je onje ti emi ebe wa ni we pe ke se wa loju ki a le je onje emi yi ki a si de alagbara ninu olowa an bebe we pe ki e se wa loju ki e fi ona iye ki e fi han wa ke je ki nkan ti an ko ate yi ti anka ki o je e ti o se wa lanfani ti o se wa lore ti o pese wa sile fun bibo Jesu Kristi adupe we pe ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa anta so waju ninu eko wa loni anwo Kolose ori keji ese kewa Kolose ori keji ese kewa asi ti se yin ni kikun ninu re eni ti ise ori fun gbogbo ijoba ati agbara nihi ni an so fun nipa Jesu Kristi ati anfani ti ani ninu Jesu Kristi o so wi pe asi ti se yin ni kikun ninu re eni ti se ori fun gbogbo ijoba ati agbara Paul apostoli eni ti a siloju eni ti a fi ran orun han eni ti oro Olorun ti o ye eni ti emi Olorun ti o kun ninu ti o fi la awon Christiani awon onigbagbo ti o fi la awon loye nipa Kristi we pe ori ni Kristi je eni ti agbega eni ti agbe oruko re ga ju gbogbo oruko lo eni ti o ga ju awon angeli eni ti o ga ju gbogbo eda patapata eni ti o je wi pe oun ni ori ati oluwa oun gbogbo oun ni eni ti a fi ijoba ati idajo le lowo ni ikehin oun ni o se idajo gbogbo aye o wa nso fun wa oun ti a je ninu Kristi ati eni ti a je ninu Kristi opolopo ni ko mo awon nkan ti a fe menuba loni ni oun to je ifihan iwe mimo ti a fe keko ninu re loni nipa wi pe a je kikun a je pipe ninu Kristi ti awon nkan woyi ko ye nitori be o ye ki a feti sile ki a fi esi oun ti a nko daradara ki a ma ba gba wa lo kuro ninu won nigba kan aimo kan ma mu ki ijo ki o padanu opolopo anfani ti o wa ninu Kristi aimo kan yi kan na ni o ma mu ki awon onigbagbo ki o lo igbesi aye won lai gbadun tabi lai ni pupo ninu awon ohun ti o ye ki won ki o ni ninu Kristi ninu okan Olorun ninu ete Olorun o ti fi gbogbo isura pamo ninu Kristi fun wa awon ohun ti o se fun wa ohun ti o pese fun wa ninu Kristi o po to be ge to je wi pe o soro lati se apejuwe won ni kikun o dabi oro ti ayabirin Sheba ti o so fun Solomoni nigba ti o wi pe a ko ti so idaji won bi abawo ohun ti a pese fun wa ninu Kristi bi abawo ohun ti Olorun se fun wa nigba ti o fi omo bibi re kan sosoru bo fun wa a o ri wi pe a ko ti so idaji won fun wa tabi ke a kunkun so wi pe bi a ti le nka bi a ti le nri bi a ti le ngbadura ti a si ni die die ninu awon kan ti Olorun se fun wa ninu Kristi a ko ti ri idaji awon kan wonyi a ko ti ri won gba gege bi ipo tabi aye ti a wa ninu Kristi ohun gbogbo ni o je ti wa ninu Kristi wo Korinti kini ori keta ese ikokanleni ogun nitori na ki enikeni ma se sogo ninu eniyan nitori tiyin li ohun gbogbo o nso fun wa ohun ti a ni ninu Kristi o ni nitori ti wa ni ohun gbogbo je ti wa sugbon ni pato opolopo ni o je wi pe iriri nkan wonyi ko je ti won ati ohun ti won ti ri gba nipa ti emi nipa ti ara ninu Kristi ko ti de oju osewon o dabi awon ki ari ninu ise awon aposteli ori kokan din logun ise awon aposteli ori kokan din logun ese ikeji o si we fun won pe eyin agba emi mimona nigbati eyin gbagbo won si we fun won pe awa ko gbo rara bi emi mimo kan wa emi mimo ti ati fun awon onigbagbo awon ti ati so di mimo awon ti o ti mura sile awon ti o gbadura ti o woji olowa awon ti o ti duro lori oke ni yara oke ni Jerusalem emi mimo ti ati tu da le won lori ti ati fun opolopo awon elomiran ninu ise awon aposteli ni Efeso ni Paul ti ri awon omo ehin wonyi ti o bi won wipe anfani ti ani ninu Kristi agbara emi mo ti ani nipa wipe a je ti Olorun agbara emi mo ti o le je ti wa lati fun ani isegun lati je ki ina emi ki o ma jo ninu wa eyin a ti ri igba nigbati e gbagbo won wipe awa ko ti le mo rara awa ko gbo rara bi emi mimo kan wa eyi ni igbesi aye opolopo wepe ohun ti a ti se fun wa ohun ti o ye ki o je ti wa ko je ti won nitori wepe won je alaimo kan alailoye nipa kikun ti a ni ninu Kristi Olorun ti se ohun pupo fun wa nipasẹ Kristi ki a kunkun wepe o ti se ohun gbogbo ti o ye lati se fun wa nipasẹ Kristi igbagbo ninu Kristi ni o ma je ki a ni ekun ninu Olorun ati opo yanturu opolopo ohun ti Olorun ti pese fun wa sugbon aimokan ati aigbagbo ni o ma di opolopo lowo ti o je wipe ati mu ife Olorun se ati ilana Olorun se ki je ti won emi mimo ni o mi si Paul aposteli lati ko si ijo wipe ati seyin ni kikun ninu re ati seyin ni kikun ninu re nje ki o ma se dabi eni wepe adabi omo olina kuna ti o wa ni ile ajeji ti o wipe ohun gbogbo ti baba ohun ni o po to be ge to je wipe awon omo odo won je ajeyo ati ajeseku sugbon ohun ku fun ebi ki o ma ba je wipe ti wa ri be o ye ki a ko eko yi ki a mo ohun ti a ni ninu Kristi awo idanileko yi ninu akori meta ikini isokan pelu Kristi ikeji kiku ninu Kristi iketa kiku ti a ni kiku ti o je ti wa ikini isokan pelu Kristi ye ki a tun pada si Kolose Kolose ori keji ese ikewa a si ti se yin ni kikun ninu re eni ti se ori fun gbogbo ijoba ati agbara a n so fun awon wonyi wipe a ti se yin ni kikun ninu re eyi je ninu Kristi o ye ki a topase oro yi ninu Kristi bi a ba ri eni ti o wo inu ebi wa wa a ma n so wipe o ti di ara wa o je okan ninu wa bi abari eni ti o ti wa ni ita tele tele ti abe we pe ki o wole ti o si gba isepe wa ti o wole a ma so wi pe o wa ninu ile a ma so wi pe ta ba so wi pe nibo lo wa a ma n toka si ile na we pe o wa ninu re bi o ba je pe a fe fi ohun kan pamo ti a fi sinu apoti ti a si wa nkan wonyi omo wa ma ran wa leti wipe o wa ninu re a si toka si apoti e je wipe bi a ba fe wa nkan wonyi iwin kan yi ti a wa a o ri nibi ti a fi pamo si ninu apoti mo se apejuwe yi ki o le yi o daradara wipe nigbati a so wipe a ti se wa ni kikun ninu re e je wipe lakoko ani lati koko wo inu ebi Olorun ani lati koko wa si inu ile Olorun ani lati koko wa sinu ijoba Olorun ani lati koko wa sinu Kristi eni ti o je olugbala fun wa o ye ki e ki o ye wa daradara bi eniyan ba wa lode ti a se fe mu wo inu ile ki a ba le so pe o wa ninu ile o je wi pe o ni lati gbe isise o ni lati kuro lode nibi ti o wa ki o wonu ile bakan na ni awa ti a ti wa ninu ese tele tele awa ti a mu ese bi eni mu omi ti a je ese bi eni jeun awa ti a sogo ninu ese awa ti a yangan ninu ese tele tele ti a ti wa ninu okunkun ti a ti wa lode ti a ko si ni ijoba olorun bi e ba fe so wi pe a wa ninu kristi a wa ninu re se o mo wi pe ki a to so wi pe a so wa di kikun ninu re ani lati koko wa sinu re nitori be bi a ba fe wa sinu re ani lati gbe awon isise kan isise ti ani lati gbe ni wi pe ani lati ronupo ada ani lati gba jesu kristi oluwa gbo lese kese ti a ba ti ri wi pe a gba jesu kristi oluwa gbo ohun ti beli so ni wi pe a ti di eni ti o wa ninu jesu a di eni ti o wa ninu jesu ye ki a wo efesu ori kini ese ikeje ninu eni ti awa ni irapada wa nipa eje re ninu eni ti o so nipa jesu wi pe bi a ba wo inu jesu bi a ba wa sinu ijoba jesu bi a ba kuro ninu okunkun bi a ba kuro ninu ose bi a ba gbe isise irunupo ada ati igbagbo a di eni ti o wo inu jesu ani irapada nipa eje re idariji ese wa gege bi oro ore ofe re nitori be o ye ki o ye wa wi pe awa ti a ti wa lode tele tele awa ti a ko lolorun tele tele awa ti a ko si ninu imole tele tele awa ti a ko si ninu ijoba jesu tele tele ani gbe isise igbagbo igbese ironupo ada ki a wa sinu kristi ki a gbadura titi a o firi wi pe adari ese wa je wa gege bi oro oro ore ofe re ati wi pe bi a ba tin wo inu kristi idalebi yo lo ni igbese aye wa ninu romu ori kejo ese ikini nje ebi ko si nisisin yi fun awon ti o

0: bani Christi ajebi ofo ati asan awon ohun omule mofo aye la ma sato leyin a ko si ni ni ere kankan nipase won nitori eni ti ko lọlọrun eni ti ko ni Jesu o dabi ofo ati asan ninu Johanu orike edogun ese karun oni emi ni ajara eyin le eka eni ti o ngbe inu mi eni ti o ngbe inu mi ati emi ninu re oni yo so eso opolopo nitori ni yiya ara yin kuro lodo mi e ko le se ohun kan bi abafe di je eni ti o le se ohun kan eni ti o ni lari ni waju Oluwa eni ti o ni opolopo ore ofe ni waju Oluwa igbese ti ani lati gbe ni we pe ki a wa sodo Olorun nipasẹ Jesu Christi ki a wo inu Jesu lo ki a gbe igbese ironupo ada ati igbagbo ki a ba le je ti Olorun oni bi a ba se be opolopo anfani ni o je ti wa nitori we pe ani isokan pelu Jesu Christi ninu Efeso ori keji ese ikefa o si ti ji wa dide pelu re o si ti mu wa wa joko pelu re ninu awon orun ninu Christi Jesu ninu Christi Jesu a joko nipa ti emi ninu awon orun e je pe koja awosomo koja awon emi okunkun koja agbara satani ati awon angeli buburu a joko ninu Christi ninu awon orun eyi ni anfani wa bi a ba je ti Olorun eyi ni anfani wa bi a ba gba Jesu Christi gbo eyi ni anfani wa bi a ba ri daju wi pe ati gbe igbese igbagbo a se ti wo inu Christi lo nitori be bi o ba ti gba Olorun gbo bi o ba ti wa ninu Jesu Christi o ye ki o gbe igbese igbagbo loni nitori wi pe eni ti ko ba si ninu Christi o je asan o je ofo ninu Efeso orikeji ese ikejila pe li akoko na eyin wa laini Christi eje ajeji si anfani awon loto Israeli ati alejo si awon majemu ileri ni laini ireti laini Olorun le aye eni ti o ba wa laini Christi o je eni ti ko ni ireti o je eni ti ko lọlọrun o je eni ti o je pe bi o ba ku a lo sinu orun apadi sugbon bi a ba ti di ti Oluwa bi a ba ti di Christi bi a ba ti gbe igbese igbagbo bi a ba ti ko ese wa sile bi a ba ti gba Jesu Christi Oluwa gbo ti a si mo wi pe oun ni aropo wa oun ni a fi se ebo fun wa oun ni o so wi pe ki Olorun ki o dariji wa nitori eje ti o ta sile fun wa bi a ba ti gbe igbese igbagbo yi a ti di okan pelu Christi a si ti fi iye wa pamo ninu Christi ninu pelu Christi ninu Olorun wo Kolose ori keta Kolose ori keta ese keta nitori eyin ti ku a si ti fi iye yin pamo pelu Christi ninu Olorun a fi iye wa pamo pelu Christi ninu Olorun o je wi pe Jesu ni olugbala wa Jesu ni abo wa Jesu ni asaju wa oni o si lo pese aye sile fun wa li orun ati fi wa pamo pelu Christi ninu Olorun je ki a wo kikun ti ani ninu Christi kikun ti ani ninu Christi mo tun ka Kolose ori keji ese ikewa a si ti se yin ni kikun ninu re duro nibe a si ti se yin ni kikun ninu re mo fẹ́ kí o wo àpèjúwe yìí bí abárí kànga omi tí a sì ní korobá tí ó jẹ́ wípé ó ṣòfò bí a bá fẹ́ pọn omi tí a fẹ́ kí omi yìí kí ó kúnnu garawa tí a fẹ́ bu omi sí a ó ju korobá tàbí garawa yìí a ó ju ó sínú kànga ó ṣeéṣe kí korobá yìí kí ó wà lórí kànga nítòótọ́ ó ní ìdàpọ̀ pẹ̀lú kànga yìí ṣùgbọ́n kò ní ẹ̀kúnrẹ́rẹ́ omi ṣùgbọ́n nígbà tí a bá mi korobá yìí tí a jẹ́ kí ó wọ inú omi lọ tí ó wọ inú omi dé ìsàlẹ̀ bí a bá fẹ́ fà á sókè a rí wípé ohun tí a jù sínú kànga ó kún fún
1: omi bákan náà ni kí a tó mọ kristi kí a tó wà nínú kristi kristi jẹ kristi dàbí kànga omi iyè bí o bá rántí nínú johanu orí kẹrin johanu orí kẹrin nígbà tí jésù kristi tí ó ń bá obìnrin kan ara samaria sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ nípa kànga omi jẹ́ kí a kà á láti ẹsẹ̀ kẹfà johanu orí kẹrin kànga jacob sì wà níbẹ̀ nítorí náà bí ó ti rẹ jésù tán nítorí ìrìn rẹ̀ bẹ́ẹ̀ ni ó jókòó létí kànga ó sì jẹ́ ìwọ̀n wákàtí kẹfà ọjọ́ obìnrin kan ara samaria sì wá láti fa omi jésù sì wí fún un pé fún mi mu nítorí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ti lọ sí ìlú lọ ra oúnjẹ nígbà náà lé obìnrin ara samaria náà wí fún un pé èyí ti rí tí ìwọ fi tí ṣe jù fi ń bèrè ohun mímu lọ́wọ́ mi èmi ẹni tí ṣe obìnrin ara samaria nítorí tí àwọn jù kì í bá àwọn ara samaria lò pọ̀ jésù dáhùn ó sì wí fún un pé ìbáṣe pé ìwọ mọ ẹ̀bùn ọlọ́run àti ẹni tí ó wí fún ọ pé fún mi mu ìwọ ìbá sì ti bèrè lọ́wọ́ rẹ̀ ohun ìbá sì fi omi èyè fún ọ obìnrin náà wí fún un pé ọ̀gbẹ́ni ìwọ kò ní nǹkan tí ìwọ ò fi fa omi bẹ́ẹ̀ ni kànga náà jìn níbo ni ìwọ gbé ti rí omi èyè náà ẹsẹ̀ kẹtàlá jésù dáhùn ó wí fún un pé ẹnikẹ́ni tí ó bá mu nínú omi yìí òrùn gbẹ yóò sì tún gbẹ ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá mu nínú omi tí èmi ò fi fún un òrùn gbẹ kì yóò gbẹ mọ́ láé ṣùgbọ́n omi tí èmi ò fi fún un yóò di kànga omi nínú rẹ̀ tí yóò máa sun sí iyì àìnípẹ̀kun níhìn ni jésù kristi ti ṣe àpẹẹrẹ wípé òun dàbí omi kànga omi wípé bí ẹnikẹ́ni bá wá sínú kristi kí a tó mọ kristi a dàbí ládùúgbò tàbí bí garawa tó ṣòfò a kò ní iyì a kò ní àlàáfíà a kò ní ìdáríjì a kò ní ìrètí ọ̀run a ṣòfò a kò ní ẹ̀bùn ọ̀run ní ìgbésí ayé wa ṣùgbọ́n bí a bá ti wá sínú kristi tí a rì wá bọ inú kànga omi iyì ó dájú wípé a ó kùn pẹ̀lú omi iyì látinú kristi bí o bá padà sí kólósè orí kejì ẹsẹ̀ kẹwàá ó yẹ kí ó yí ọ nísinsìnyí a sì ti ṣẹyìn ní kíkún nínú rẹ̀ nígbà tí a ti wọ inú kristi nígbà tí a ti jẹ pẹ̀lú kristi a ti gbàgbọ́ nínú kristi a ti ṣe wá lọ́kan pẹ̀lú kristi nígbà tí a ti wọ inú kristi a ní kíkún nínú rẹ̀ ohun gbogbo tí ó yẹ kí ó jẹ́ tiwa nínú kristi òun ni a fi wé omi tí ó wà nínú kànga bí a bá gbàdúrà bí a bá gbàgbọ́ bí a bá wà pẹ̀lú kristi nígbà gbogbo a ó ní kíkún wa nínú rẹ̀ jẹ́ kí n ka àwọn ẹsẹ̀ ọlọ́run pọ̀ kí ó lè yí ọ dáradára nínú éfésù orí kìíní ẹsẹ̀ ìkẹta olùbùkúnlé ọlọ́run àti bàbá jésù kristi olúwa wa ẹni tí ó ti fi gbogbo ìbùkún ẹ̀mí nínú àwọn ọ̀run bùkún wa nínú kristi èyí ni a ń pè ní kíkún wa nínú kristi ó ti fi gbogbo ìbùkún ẹ̀mí a kò fi ọ̀kan sílẹ̀ ohun gbogbo tí ó yẹ fún wa gẹ́gẹ́ bí ìgbàlà ohun gbogbo tí ó yẹ wá gẹ́gẹ́ bí ìsọdi mímọ́ ohun gbogbo tí ó yẹ wá nínú ìjọba ọlọ́run gẹ́gẹ́ bí agbára ẹ̀mí mímọ́ ohun gbogbo tí ó yẹ wá gẹ́gẹ́ bí agbára tí ó lè lé àrùn àti àìsàn lọ ní ìgbésí ayé wa agbára tí túni sílẹ̀ agbára tí dáni ní ìdè gbogbo rẹ̀ pátápátá ni a sọ wípé a ti fún wa ní gbogbo ìbùkún ẹ̀mí láti inú àwọn ọ̀run nínú kristi jésù nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé kíkún wa inú kristi ló wà àwọn ohun tí ó yẹ kí ó jẹ́ tiwa a ó rí wọn gbà nínú kristi kí a wo pétérù kejì orí kìíní pétérù kejì orí kìíní ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹrin kí a rí àpèjúwe kíkún wa nínú kristi
0: Peteru keji ori kini ese iketa bi agbara re bi Olorun ti fun wa li ohun gbogbo ti se ti iye ati ti iwa bi Olorun nipa imo eni ti o pe wa ninu ogo ati ola nla re o nso ni iwe pe gege bi agbara Olorun ti ri o ti fun wa ni ohun gbogbo eyi ni o je kikun wa ninu Kristi bi abanfe iwosan ko tun leto fun wa lati lo si idi orisa we pe iwosan wa ninu Kristi bi abanfe alaafia ko tun leto fun wa lati lo si iboji tabi sinu aye alaafia wa wa ninu Kristi bi abanfe agbara ko tun leto fun wa lati lo si ijinle okunkun tabi awon egbe okunkun nitori wi pe agbara ti anilo o wa ninu Kristi o ti fun wa ni ohun gbogbo ti se ti iye ati ti iwa bi Olorun bi aban fe agbara lati bori ese agbara lati gbe igbese aye ododo agbara lati ni iwa mimo ohun gbogbo ti o ye wa ohun gbogbo ti o pese wa sile ti o mura wa sile fun orun rere ati pi won fun wa ninu Kristi tun wo le kan si bi agbara re bi Olorun ti fun wa li ohun gbogbo ti se ti iye ati ti iwa bi Olorun nipa imo eni ti o pe wa nipa ogo ati olanla re ese ikerin nipa eyi ti o ti fi awon ileri re ti o tobi pupo ti o si se iyebiye fun wa o ti fi awon ileri ti o tobi pupo ati awon ileri ti o se iyebiye o ti fi won fun wa pe nipa awon ileri wonyi wi pe nipa iwonyi ni ki eyin ki o le di alabapin ninu iwa Olorun nigbati eyin ba ti yo kuro ninu ibaje tin be ninu aye nipa ife kufe awon ese oro Olorun won yi won je ki o ye wa wi pe tito wa o wa ninu Kristi wi pe anito ati anisheku nipa ti emi ati nipa ti ara wi pe o wa ninu Kristi ki a konkon so wi pe ohun gbogbo ti anilo nipa ti ara nipa ti emi gbogbo nkan won yi ni ati pese sile fun wa nitori wi pe kikun wa wa ninu Kristi ki a mu won ni okookan igbala wa je pipe ninu Kristi ko si omiran ti eniyan le se tabi ti angeli le se tabi ti Mose ti o ti koja lo tabi elomiran ti nbo wa ti o le se nipa igbala wa kiki wi pe ki a ronu pada ki a gba Jesu Kristi lo agbo a o si gba wala nitori be je ki o ye o wi pe igbala wa ninu Kristi bi o ba gbadura bi o ba ko ese sile bi o ba gba Jesu Kristi lo agbo a o gba okan re la ki se be ni kan soso a ri wi pe leyin igba ti a ba ti ni igbala iwa mimo isodi mimo ni a ti pese sile fun wa ninu Kristi Jesu eje re ni ma so ni di mimo eje re ni ma mu ki okan wa ki o funfun lawlaw ninu Efeso ori karun ese iketadinlogbon ki ohun ki o le mu wa sodo ara re bi ijo ti o le ogo li aini abawon tabi alebu kan tabi iru nkan ba won ni sugbon ki o le je mimo ati aini alaini aboku we pe bi e ba fe isodi mimo we pe ki okan wa emi wa inu wa ki o di mimo patapata ari wi pe ninu Kristi ni awon nkan wonyi ni won je ti wa we pe a le so wa di mimo bi abato Olorun wa nipa igbagbo ninu Kristi ki se be ni kan soso bi e ba nfi agbara agbara ti emi aso fun a wi pe eyin o gba agbara nigbati emi mimo ba bale yin agbara fun ise esin Olorun yo je ti wa bi abato Olorun wa nipase Jesu Kristi bi o ba je pe ani aisan ni ago ara wa o ye ki a mo pe nipa ina Kristi ni amu wa larada nitori be bi a ba wa si ese agbelebo ti a ti so fun Olorun wi pe a nfe ki gbogbo aisan ki o kuro ni igbesi aye wa bi a ba gba Olorun gbo o daju pe a o mu wa larada bi o si je wi pe a nfe ipese ni igbesi aye wa ohun gbogbo ti o ye fun wa ohun gbogbo ti o ye wa ni a ti fi pamo ninu Kristi fun olukuluko wa ninu Philippi ori kerin ese ikokandinlogun sugbon Olorun mi yo pese ni kikun fun gbogbo aini yin gege bi oro re.
1: re ninu ogo ninu Christi Jesu o ti ale lati mo ni wo pe iba se igbala ni inu Christi nikan le ati le ri tabi isodi mimo nipasẹ Christi nikan sosu lati le ri tabi agbara emi mimo nipasẹ Christi nikan sosu lati le ri tabi anfe iwosan ni bi a ba gbadura ni oruko Jesu a ri tabi anfe ipese ni igbesi aye wa we pe Olorun yo pese ni kikun fun gbogbo ani wa ninu gege bi oro re ninu ogo nipasẹ Christi tabi ninu Christi o ye ki o ye wa we pe ohun gbogbo ti Olorun ri we pe anilo ninu aye ati ni aye raye ni ati pe pamo fun wa ninu Christi bawo ni kikun yi bawo ni o se le je ti wa e ni o mu wa lo si akori keta ki a wo Kolose le kan si ori keji ese ikewa ase ti se yin ni kikun ninu re ase ti se yin ni kikun ninu re ki o ye wa we pe opolopo ni o ma nlo si ilese ti won si tin lo lati igba ewe fun ojo pipe sugbon ti o je wipe igbala Christi ko je ti won sibe sibe an fi ye wa wipe ati se wa ni kikun ninu re awon miran papa won wa si ijo wa ni hin sugbon kikun ninu Christi gbogbo ibukun atorun wa ninu Christi ko je ti won kini se ohun ti o fa ni wipe won ko ni imo awon ohun ti o ye ki o je ti wa won ko si le gbadura agbayori ki won ki o ni suru titi a o fi bukun won lati oke wa tabi o je wipe won je ole won se imele ninu adura agbegba tabi ki o je wipe aigboran wa ni igbesi aye won sugbon bi a ba le mu aigboran kuro ti a mu ese kuro ti a mu imele nipa ti adura agbegba ti a mu kuro ti a si ni imo ti o peye ninu oro olorun o daju wipe awon ohun ti o ye ki o je ti wa ninu Christi a o fi won fun wa nitori ati se yin ni kikun ninu re kini ohun ti a le fi eyi we tabi kini a ri eyi si nigba ti a ti se wa ni kikun ninu re ti o je wipe ohun gbogbo ibukun orun o ye ki o je ti wa bawo ni o ye ki a ti ma gbadura je ki a wo Johanu ori kerinla lati ese iketala ohunkohun ti eyin ba si bere le oruko mi iba se igbala ohunkohun ti eyin ba si bere le oruko mi idariji ese ni ireti orun ni iye ani ipekun ni ohunkohun ti eyin ba si bere le oruko mi ohun naa lemi o se ki a le yin baba logo ninu omo o n so fun wa wipe bi o ba je wipe a ri pe ninu okan wa a ko ti so wa di mimo a ri pe ninu okan wa gbogbo ese si wa nibe sibe a ri pe ninu okan wa nigba miran bi eniyan ba se wa etanu ma n wa sinu okan wa o ma n dabi eni pe bi a ko ti le gbesan emi ati gbesan ero ati gbesan o ma n po jojo ninu okan wa o ni bi a ba beere lowo olorun we pe ki o so wa di mimo nitori ohunkohun ti eyin ba si beere le oruko mi ohun naa lemi yo se bi o ba fe di eni ti o ni isodi mimo eni ti o ni iwa mimo eni ti o ni ododo eni ti o je wipe igbesi aye re yio dabi ti Kristi ninu ati lode o le beere lowo olorun ohunkohun ti eyin ba si beere loruko mi ohun naa li emi o se bi a ba n so pe ohunkohun ti eyin ba beere loruko mi awon miran iwosan nikan soso ni won ma n beere awon miran idande nikan soso ni won ma n beere won ki beere we pe ki a fun oni igbala ki a le pese won sile fun orun ki a le pese won sile fun bibo Christi o ye ki a mo we pe igbala ju iwosan lo o ye ki a mo we pe isodi mimo o ju iwosan lo o ye ki a mo we pe bi agbara olorun agbara emi olorun bi o ba so kale si igbesi aye wa pelu ina emi ti o jo awon nkan ti ko ni lari ni igbesi aye wa o ye ki a mo wipe ifikun ni agbara emi olorun o ju awon nkan kekeke miran ti a ma n beere lo ohunkohun ti eyin ba beere bi oruko mi iba se igbala iba se isodi mimo iba se ifi agbara emi olorun kun ni o ni ohun naa lemi o se bi o ba si je iwosan o ni emi o se bi o ba je idande o ni emi o se bi o ba je pe ki a pese fun aini re o ni emi o se ohun naa lemi o se ki a le yin baba logo ninu omo ninu ese ikerinla bi eyin ba beere ohunkohun igbala ni ohunkohun isodi mimo ni ohunkohun agbara emi olorun ni igbesi aye re ni ohunkohun ore ofe ju bee lo ti o fi le ma gbe igbesi aye asegun lori ese. bí ẹ̀yin bá béèrè ohunkóhun lé orúkọ mi èmi ó ṣe é ní Jòhánù orí kẹẹ̀dógún ẹsẹ̀ ìkeje bí ẹ̀yin bá ń gbé inú mi tí ọ̀rọ̀ mi bá sì ń gbé inú yín ẹ ó béèrè ohunkóhun tí ẹ bá fẹ́ a ó sì ṣe é fún yín bí ọlọ́run bá fún wa ní àǹfààní tí ó tóbi tó báyìí wípé a lè béèrè ohunkóhun tí a bá fẹ́ tí a sì rí wípé ìní lọ́run ààyè lọ́run ilé ògo lókè wípé ojú tọrọ kọbọ tí a máa ń béèrè lọ èé ṣe tí a kò fi béèrè lọwọ ọlọrun wípé nígbà tí a bá pa ojú dé ni ikú wípé a fẹ́ rí ọlọrun a fẹ́ rí jésù kristi lójúkojú èé ṣe bí a bá mọ̀ wípé láti dé ọrun láti jókòó lórí ìtẹ́ pẹ̀lú jésù kristi láti ní àlàáfíà nínú ọkàn wa kí a sì rí wípé a ti mú gbogbo ìdálẹ́bi àti mú kúrò bí a bá mọ̀ wípé àwọn nǹkan wọ̀nyí ṣe iyebíye ìgbàlà ẹ̀mí wa wípé òun ní ọ̀rọ̀ tí ó tóbi jù tí ó pọ̀ jù èé ṣe tí a kò fi béèrè lọ́wọ́ ọlọ́run bí a bá mọ̀ wípé ìsọ̀dí mímọ́ ni ohun tó ṣe pàtàkì tí a ó lè fi rí ojú ọlọ́run nítorí ó wípé láì sí ìwà mímọ́ kò sí ẹni tí yóò rí ọlọ́run bí a bá mọ̀ wípé a ti pèsè rẹ̀ sílẹ̀ fún wa wípé àǹfààní wa ni ogún àti ìní wa ni láti ní ìsọdi mímọ́ èé ṣe tí a kò fi béèrè lọ́wọ́ ọlọ́run bí a bá mọ̀ wípé a jẹ́ aláìlágbára wípé àfi bí agbára ẹ̀mí ọlọ́run bí ó bá wá sí ìgbésí ayé wa kí ó sọ wá jí kí ó fi iná mi kí ó fi jó gbogbo tí kò ní láárí ní ìgbésí ayé wa kí ó fún wa ní agbára àti gbàdúrà agbára láti di ìlérí ọlọ́run mú agbára láti dúró tiri nínú inú níbí ni agbára láti ṣe àṣepé àṣeyè iṣẹ́ ìsìn onígbàgbọ́ bí a bá rí wípé a jẹ́ aláìlágbára a jẹ́ ẹni tí ó ní ìrẹ̀wẹ̀sì pé a kò ní ìtara tí ó yẹ kí a ní tí a sì mọ̀ wípé bí iná ẹ̀mí ọlọ́run bí ó bá sọ̀kalẹ̀ lé wa lórí bí agbára ẹ̀mí ọlọ́run bí ó bá sọ̀kalẹ̀ lé wa lórí wípé gbogbo àìgbàgbọ́ ni yóò pòórá gbogbo ìrẹ̀wẹ̀sì ni yóò fò lọ gbogbo kí a máa sùn nínú àdúrà ni yóò fò lọ àti wípé gbogbo àìlè dúró ti ọlọ́run ni yóò sá lọ ní ìgbésí ayé wa èé ṣe tí a kò fi béèrè wípé a ń fi agbára ọlọ́run bí a bá ti gba ọkàn wa là bí a bá ti sọ wá di mímọ́ wípé a ń fẹ́ agbára ìfikúnni agbára ọlọ́run èé ṣe tí a kò fi béèrè ó ní bí ẹ̀yin bá ń gbé inú mi tí ọ̀rọ̀ mi sì ń gbé inú yín ẹ ó béèrè ohunkóhun tí ẹ bá fẹ́ a ó sì ṣe é fún yín ó yẹ kí a mọ̀ wípé ohun gbogbo ni ó ti ṣetán ohun gbogbo ni jésù kristi ni ó ti rà fún wa ni ó ti pèsè fún wa nínú Rómù orí kẹjọ ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n ẹni tí kò dá ọmọ òun ti kára rẹ̀ sí ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa yóò ha ti ṣe tí kì yóò fún wa ní ohun gbogbo pẹ̀lú rẹ̀ lọ́fẹ̀ẹ́ ọ̀fẹ́ nìgbàlà kì í ṣe wípé a ń fẹ́ owó láti ra ìgbàlà ọlọ́run yóò fún wa ní ohun gbogbo lọ́fẹ̀ẹ́ òun fẹ́ ìsọdi mímọ́ ni ọ̀fẹ́ ni òun fẹ́ agbára ẹ̀mí ní ìgbésí ayé rẹ ọ̀fẹ́ ni òun fẹ́ kí agbára ẹ̀mí ọlọ́run kí ó wá ta ọjí kí ó wá sọ ọjí ọ̀fẹ́ la ń gbà á lọ́wọ́ ọlọ́run òun fẹ́ ìwòsàn ni ọ̀fẹ́ la ń gbà á lọ́wọ́ ọlọ́run tàbí òun fẹ́ ìdánisílẹ̀ lọ́wọ́ àwọn ẹ̀mí òkùn tí ó na olówó ọ̀fẹ́ la ń gbà ìbùkún ọ̀run yanturu ní ìgbésí ayé rẹ ló ń fẹ́ ni ó ní ọlọ́run fúnra rẹ̀ tí kò dá ọmọ rẹ̀ sí ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa láti kó ẹ̀ṣẹ̀ wa lọ òun kì ó ha fún wa ní ohun gbogbo pẹ̀lú kristi lọ́fẹ̀ẹ́ ó yẹ kí a mọ̀ wípé lọ́fẹ̀ẹ́ ni ohun gbogbo tí ọlọ́run fẹ́ láti ṣe fún wa kí a tó gbàdúrà ẹ jẹ́ kí a wo ìfihàn orí kọkànlélógún láti ẹsẹ̀ ìkẹfà ó sì wé fún mi pé ó parí ṣé o rántí àwọn ọ̀rọ̀ wọ̀nyí lórí igi àgbélébò òun la tún sọ níhìn-ín èmi ni alpha àti omega ìpilẹ̀ṣẹ̀ àti òpin èmi ò sì fi omi fún ẹni tí òǹgbẹ́ngbẹ́ láti orísun omi iyè lọ́fẹ̀ẹ́ rántí wípé ọ̀fẹ́ ni ìgbàlà ọ̀fẹ́ ni ìsọdi mímọ́ ọ̀fẹ́ ni agbára ẹ̀mí ọlọ́run àtòkè wá ọ̀fẹ́ ni ìsọjí ọ̀fẹ́ ni ìwòsàn rántí wípé ọ̀fẹ́ ni ìdáǹdè rántí pé gbogbo ìbùkún ẹ̀mí láti ọ̀run wá ọ̀fẹ́ ni ẹni tí ó bá sì ṣẹ́gun ni yóò jogún nǹkan wọ̀nyí èmi ó sì máa jẹ́ ọlọ́run rẹ̀ ohun o si ma je omo mi eni ti o ba se segun yo jogun kan won yi an so ni pa wepe nigba ti a ba de orun opolopo ogun ati eni ni yo je ti wa nitori wepe awa ninu Christi igba yi gan ni o ri ekunrere itumo ohun ti an so fun wa ninu Kolose ori keji ese kewa wepe ati seyin ni kikun ninu re lese kese ti a ba ba Jesu pade ni o bere si ni to kikun inu Christi wo bi a ba tin jinle ju be lo ti a ni isorimo a o tun ma to jijin ife ati gbigboro ife Olorun ju be lo a o tun ma to kikun ninu Christi a ma to ju be lo bi a ba tin fani agbara emi Olorun a o tun ma to ju be lo nigba ti o ba ya ti a ba gba wa soke ti a ba pa alada ti a ba ri Jesu Christi loju koju ti a ba mu wa lo si orun ti a se je ki a wa ni orun titi lai pelu Olorun nigba yi gan ni o ri ijile gbigboro ati giga ati ibu ohun ti o je wipe ati se wa ni pipe ati ni kikun ninu re nisisiyi a le dide duro lori ese wa lati le to ebonru wo a le dide duro lori ese wa lati le gbadura lati so fun Olorun wipe gba ti a ti se wa ni kikun ninu Kristi e se ti a fi se bi talaka ese ti a fi se bi eni ti o lo Olorun ese ti a fi se bi eni pe ko si ibukun lati oke wa ese ti a fi se bi eni wipe igbala ko si mo tabi isodimo ko si mo tabi agbara Olorun ko si mo eje ki a dide eje ki a gbadura eje ki a so fun Olorun wipe ohun gbogbo ti a ti pese sile fun wa nipa iku Jesu Kristi lori igi agbelebo wipe yo je ti wa ohun fe igbala ni tire ni bi o ba le bere ohun fe isodimo ni tire ni bi o ba le gbadura ohun fi agbara emi Olorun lati oke wa ki o so kale le olori ni ti re ni bi o ba le duro ti Olorun ki o se gbadura titi agbara yi o fi so kale ohun fe ibukun atorun wa ohun fe iwosan ni ohun kan ti iba je ati se wa ni kikun ninu re ti wa ni pe ki a gbagbo ki a bi ileri Olorun mu ki a gbadura o daju wipe yo gbo ti wa.

0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
1: Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín wípé agbára yín kì í bá tì ní ìgbésí ayé àwọn ọmọ Ọlọ́run. A dúpẹ́ fún àwọn ẹ̀rí tí à ń gbọ́ lójoojúmọ́. A dúpẹ́ fún àwọn ẹ̀rí tí ó ń sọ fún wa nípa ìdáhùn sí àdúrà. A dúpẹ́ wípé agbára yín wà bákan náà títí di òní. A sì dúpẹ́ wípé bí ẹ ti ń ṣe fún àwọn ẹlòmíràn, bẹ́ẹ̀ lẹ ń ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa. Ẹ gbà pé àtìyìn wa lórúkọ Jésù. Ǹjẹ́ a gbàdúrà lónìí wípé ibikíbi tí àìsàn bá wà, ibikíbi tí ìnira tàbí ìṣòro tàbí ìpọnilójú tàbí ìdààmú tí ó bá wà, ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Ẹ gbọ́ àdúrà wa, ẹ ṣàánú fún wa, ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ kí ó là fún wa nínú òkùnkùn ayé yìí, kí a lè rìn ìrìn ìgbàgbọ́ pẹ̀lú ayọ̀ àti pẹ̀lú ìdánilójú wípé ẹ kò jẹ́ fi wá sílẹ̀ nígbà kan. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristo Olúwa wa. Nínú orin Dáfídì orí ìkẹrìndínláàádóje òkan èjì ẹ̀fà ni a ti ń ka Bíbélì wa. Lónìí mo fẹ́ bá ọ sọ̀rọ̀ lórí ìdáǹdè kúrò lọ́wọ́ ìnilára. Ìdáǹdè kúrò lọ́wọ́ ìnilára tàbí kúrò nínú ìnilára. Nínú orin Dáfídì yìí ni a ti rí ohun tí Ọlọ́run lè ṣe àti ohun tí Ọlọ́run ṣe ní lọ́ọ́lọ́ báyìí fún àwọn tí ó jẹ́ tirẹ̀. Ó sọ fún ọ ní nígbà tí Olúwa mú ìkó lọ sí òní padà, àwa dàbí ẹni tí ń láàlàá. Nígbà náà lè ẹnu wa kún fún ẹ̀rín àti ahọ́n wa kọ orin. Nígbà náà ni wọ́n wí nínú àwọn kèfèrí pé Olúwa ṣe ohun ńlá fún wọn. Olúwa ṣe ohun ńlá fún wa, nítorí náà àwa ń yọ̀. Olúwa mú ìkó lọ wa padà bí ìṣàn omi ní gúúsù. Àwọn tí ń fi omijé fún irúgbìn yóò fi ayọ̀ ka. Ẹni tí ń fi ẹkún rìn lọ tí ó sì gbé irúgbìn lọ́wọ́ lóòótọ́ yóò fi ayọ̀ padà wá, yóò sì ru ìtí rẹ̀. Kí n tó ṣe àlàyé lórí èyí tí a kà yìí, mo fẹ́ kí a lọ sí orin Dáfídì orí 30 ẹsẹ 5, nítorí pé ní ìṣẹ́jú kan ni ìbínú rẹ̀ pẹ́, ní ojú rere rẹ̀ ni ìyégbé wà, bí ẹkún pẹ́ di alẹ́ kan, ṣùgbọ́n ayọ̀ ń bọ̀ lé òwúrọ̀. Níhìn ni a ti ń ka ohun tí Dáfídì kọ, nítorí Dáfídì ó jẹ́ ẹni tí Ọlọ́run fi sí ipò gíga bí ọba. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ó jẹ́ jagunjagun, ó jẹ́ ẹni tí ó rí wàhálà, ẹni tí ó ní ìṣòro, ẹni tí ó rí ìnilára ní orílẹ̀-èdè tirẹ̀. Kí ó tó di ọba, ó ní wàhálà. Gbà tó tún di ọba tán, ó ní wàhálà. Ní ìdílé, ó ní wàhálà, ṣùgbọ́n ó mọ agbára Ọlọ́run, èyí tí túni sílẹ̀, èyí tí dani ní ìdè. Agbára Ọlọ́run, èyí tí mú kí gbogbo èdè ọ̀tá kí ó já ní ìgbésí ayé onígbàgbọ́. Èyí ni olórin yìí ló fi ń sọ fún wa wípé bí ẹkún pẹ́ di alẹ́ kan. Ó ń sọ fún wa wípé ó dájú wípé ayọ̀ ń bọ̀ lé òwúrọ̀. Àwọn ẹlòmíràn, wọ́n máa ṣe bí ẹni tí kò ní ìrètí. Ìbìnújẹ́ dorí àgbàkodò. A di wípé kí wọ́n máa sun ẹkún àsunrìn láìmọ̀ wípé Ọlọ́run wa ẹni tí máa nu omi jénu ni. Ṣùgbọ́n wọ́n á gba ìpọ́njú tàbí ìnilára tàbí àwọn ẹrù tí ayé dì lé wọn lórí. Wọ́n á gba nǹkan wọ̀nyí láti jẹ́ kí wọn kí ó ní ìbànújẹ́. Wọ́n á máa sun ẹkún àsundẹ́kun. Wọ́n á jẹ́ kí ìrẹ̀wẹ̀sì kí ó dé bá ọkàn wọn. nkan yi ki je ki awon elomiran ki o le gbadura sugbon David je ki o di mo fun wa wi pe ke ma se sori tinu nitori pe bi ekun pede ale kan o daju ayo nbo le oworo ke akunkun so ni edi ti o le ye wa dara dara bi aisan pe de ale kan o daju pe iwosan bo le oworo ke akunkun so le ona ti a mo wi pe o ba igbesi aye wa mu wi pe bi aini bi iponju bi o ti le pe de ale kan wi pe o daju wi pe idande ati ipese lati odo olorun o nbo le oworo on tun so ni wi pe se a mo pe bi a ba sun lale bi a ti le ro wi pe o ro jina si igba ti a sun wi pe daju daju oro yo de on ti a nso ni pe nigba miran be eniyan ba wa ninu aisan iseju marun adabi wakati mewa loju owa nitori irora nitori wahala tabi bi eniyan ba ni iponju ninu ebi re ojo kan adabi odun kan loju owa eni olorin yi fin so fun wi pe bi ekun ti le pe de ale kan bi banuje ti le pe de ale kan bi irewesi ti le pe de ale kan bi inilara aini bi o ti le pe de ale kan o daju wi pe ayo ati ipese ati itura wi po nbo loworo je ki a tun pada sibi ti a ti bere ninu orin dapidi ori kerin din ni adoje o kan eji efa oni nigba ti oluwa mu iko lo si oni pada awa dabi eni ti nlaala kini de ti a so be o ti o se won ni wi pe wo mo wi pe a tun le mu iko lo si oni pada ati ko won leru lo ki se be ni kan awon omo won lati so di eru ki se be ni kan awon papa o ni ireti ola ireti ojo ti nbo won ti ro wi pe ko tun si abayo won ti ro wi pe ko ni si idande won ti ro wi pe ota yi o ma je gaba lori won titi won o fi ku ti won o fi fi aye sile olorun wa lana fun won wi pe ki a tun mu won pada si ibi ti won wa tele tele ki a tun mu won pada si aye ti won wa tele tele ki a tun mu awon nkan ti won ti padanu re ki a tun mu pada si igbesi aye won awon ti a ti ko lo nigba ti oluwa se nkan won yi fun won won so wi pe abi be ni abi be ko awa ti a ti nsun ko tele tele ti o tun si ekun mo abi be ni abi be ko awa ti a je eru tele tele awa ti a ni lara tele tele awa ti a o jeun gbadun tele tele ti olorun tun wa se ipese nla nla fun abi be ni abi be ko awa ti aisan ti o ti so lojo kale awa ti o je wi pe aisan ko je ki a le jade aisan ko je ki a le se bi a ti fe sugbon ti olorun tun wa da sile abi be ni abi be ko awa ti won tin so wi pe bi won o ba se se abe wi pe ko si bi a se le yo ninu re sugbon adura were ki a kan a pe oruko jesu a so fun olorun wi pe ko boju o wa ko mu aisan yi ko mu kuro ni igbesi aye wa were be ni alafia de be ni itura de be ni iwosan de ba wa abi be ni abi be ko abi o ntan mi je ni abi to to ni mo ri iwosan yi o ni o dabi ala loju o wa oni nigba na ni enu wa kun fun erin o da mi loju wi pe o rerin ninu jesu nigba ti a ba mu ikulo re pada nigba ti a ba mu aisan re kuro nigba ti a ba mu eyo soti si awon alaiwa bi olorun si o nigba ti a ba mu kuro o da mi loju wi pe erin yo gbenu re kan ati orin ayo yo wa senu re oni nigba na ni won wi ninu awon keferi pe oluwa seun la fun won o da mi loju pe ojo kan bo ko si jina rere ti awon alaigbagbo ti awon keferi ti awon aladugbo re ti won ma so wi pe iyabirin lagbaja olorun se nkan la fun okunrin lagbaja church to nlo o ye o gbe o nitori pe nkan bayi lo sele si o je mo wi pe awon ti won tin woju olorun fun igba pepe ti won o loyunri ti won o bi mori o je mo olorun ti se nkan fun lagbaja o ni igba ti olorun ba se nkan won yi fun wa awon keferi yo ma ba wa yo won ma so wi pe oluwa se ohun la fun won o ni oluwa se ohun la fun wa nitori na awa nyo ni soro farabale ni igbagbo ninu olorun ma saka akiri ma fi olorun sile joko sibi ti o wa duro ti oluwa gbadura si oluwa o daju wi pe ojo igbala ti re ojo idande tire ojo itusile tire ojo iwosan tire yo de ayo yo gbenu re kan oni oluwa mu ikolo wa pada bi isan omi ni gusu oni o wa so fun wa o tin so nipa eri ti ara re o tin so nipa idande ati itusile ti awon ni o wa so wi fun awon elomiran lati se won lori o wa so fun awon elomiran ki ipoya ati rewese ki o le po lo ninu okan won o wa so fun o ni awon tin fi omije forogbin yo fi ayo ka ewo ni o nso nipa wi pe won fi omije forogbin won fi omije forogbin awon omo israeli won je awon ti o ma nse ise agbe popo awon ti o si ma nse daran daran won po ninu won nitori wi pe ilu israeli ni akoko na ati ni akoko yi papa won gbekele ohun ogbin popo popo sugbon igba kan de ni igbesi aye won ti o je wi pe bi won ba tin forogbin eru a ma ba won wi pe a o mo boya awon ara midiani ni o kan kan won ije a o mo boya awon ota wa lati syria ni won wa ti won ka gbogbo eso ko wa je sugbon won o le se ki won ma forogbin nitori be won fi omi je forogbin sugbon ki o to di wi pe asiko ikore de olorun segun ota Olorun mo awon midiani o mu okuro o le won jina rere o wa di wi pe nito to ni won fi omi je forogbin sugbon nisinsin yi won fi ayo ka ke mu wa si igbesi aye ti wa igba miran o sese ki eniyan ki o loyun bi o ba ti di wi pe eni yi ti loyun ni awon ota ni won le ipade re loju orun wa ni ki o po ki o niso wi pe won fe wo bi o ma se gbe oyun yi bo ma se gbe de osu mesan to ma le kese jari lati le bi omo yi layo ati alaafia ati wi pe oni ori lo ndun mi o ola ikun lo ndun mi otunla omo ni oyi ninu ojo miran o dabe ni pe eje riru tabi ese wiwu a ma so pe iru oyin wo ni mo ni yi a dabe ni wi pe o fi omi je forogbin sugbon bi o ba duro ti oluwa bi o ba gbekele oluwa o daju wi pe asokale anfani ni fun omo olorun o daju wi pe a o fi ayo ka wi pe ni ojo ikunle alabiamo yi wi pe koni si ohunkohun bi idagiri tabi bi ofo fun enikeni ninu wa olorun yo toju wa o se duro ti oluwa o se gbekele oluwa awon elomiran won ma saka kiri awon fe lo si odo baba lagbaja awon fe lo si odo iyalode nibi kan lohun awon fe lo si tibi ma saka kiri ki o gbekele oluwa nitori wi pe olorun yo mu iku lo si oni pada erin yo si gba enu re kan oni eni tin fi ekun rin lo ti o si gbe irugbin lowo looto yo fi ayo pada wa yo si ru itire ni ikore oko ti o ti gbin tele je ki awo awon elomiran kini awon inilara wonyi tabi iponju kini o ma nse fun won e ti won iba fi ma yo ninu olowa e ti won iba fi gbekele olowa kini inilara ki lo ma nse fun awon elomiran je ki awo iwe oni waasu ori keje ese keje iwe oni waasu ori keje ese keje ni toto inilara mu ologbo eniyan siwin ni toto inilara mu ologbon eniyan siwin o ti an so fun anihin ni wo pe eni ti a ti mo si ologbon tele eni ti a ti mo si omoluabi tele eni ti kija ki da si oro oloro tele sugbon ko ti mo olorun o kan je ologbon eniyan oniwo tutu eniyan o je omoluabi sugbon inilara deba iponju deba iru eniyan be ti a ti ma ri oro ogbon lenu re nigba ti awon elomiran ti won ba wa ninu isoro bi a ba bere oro lowo re a soro pelu ogbon nigba ti iponju ba de ba eni yi fun ara re nigba ti inilara ti o ba de ba eni yi fun ara re a dabi eni wi pe gbogbo ogbon ti o ni wi pe o ti so won nu a dabi eni ti nsinwin a dabi eni ti nsoro radarada a dàbí ẹni tí ń sọ nǹkan tí kò mú ọgbọ́n lọ́wọ́ a dàbí àsínwín kí a má jẹ́ kí ó rí bẹ́ẹ̀ fún wa ṣé ìwọ náà máa ń rí àwọn ẹlòmíràn ó ṣeéṣe bóyá àwọn gbọ́ wípé ọkọ̀ ní jàǹbá wípé ọkọ̀ wọn sì wà nínú mọ́tò yìí wọn ò tí ì mọ kí ló ṣẹlẹ̀ won ti mo boya olorun ti da oko won sile tabi boya ohun to sele nkan ranpe kan lo kan se ni ese ti o se oko won won ka wole ri won ma kigbe won ma soro bi eni ti o ti so igbagbo ninu olorun nu eni ti a ti mo si ologbon tele tele eni ti a ti mo si eni to n dari idapo ju le tele tele eni ti a ti mo si eniyan olorun tele tele ini lara die iponju die ese jamba oko die aso iru eni be di eni ti n soro bi eni pe o de asinwi tabi o sese ki o je wi pe oko ati yawo ati jo n gbe papo lalaafia ko si gbon mi ti o ko gbo mi si mi o to ko si wi pe anbara waja ni igba kan ri ko si wi pe mbolo lo mbolo ti n bo ko si pe boya n fura sira wa ni igba kan ri o si sese ki o je wi pe nkan kan lo wa sele ti enikan paro mo iyawo yi we pe be ni pe iyawo yi tun ni alinita bi oko ti n gbo a ko ti mo kini kule kule ati kini nkan to sele ni toto o ti n paraya o ti n dabi eni ti o logbon o ti n dabi eni ti ki se eni ti a mo tele tele so ni wa tutu ini lara o mu ologbon di asinwi nitori be ke asora ke a ma je ki inira tabi iponju ki o je ki a soro odi ki o ma je ki ki a ma je ki iponju tabi aisan tabi ijeniya tabi ohunkohun ki o mu ki oro odi blasphemy ki o jade lenu wa je ki a wo orin dafidi 107 orin dafidi 107 ki a wo ese ikokandinlogun ati ese ogun ṣe gáfra fún mi kí a wo ẹsẹ ìkọkàndínlógójì ẹwẹ wọn bùkù wọn sì fà sẹyìn nípa ìnira ìpọnjú àti ìkàánú ohun tí wọn jẹ kí ó yé wa níyìn ni wípé àwọn ẹlòmíràn ẹwẹ wọn máa bùkù wọn máa fà sẹyìn nítorí ìnira àwọn ẹlòmíràn ohun tí a máa rí ni wípé wọn kì í rìn déédéé mọ nínú ìjọ bí wọn bá ní wàhálà díẹ tí wọn bá fi àkókò yìí dúró de olúwa kí wọn kí ó dúró ti olúwa kí wọn kí ó gbàdúrà kí wọn kí ó rọ mọ àgbélébu jésù kristi kí wọn kí ó sọ bí jákọbù wípé èmi kì yóò jẹ kí o lọ àfi bí ìwọ bá bùkún mi tí wọn bá fi ṣe bẹẹ wọn máa rìn ségesège bí a bá ti sọ wípé lágbájá kí ló dé wọn pe orúkọ yín ní ilé ẹkọ ọjọ ìsinmi wa tàbí wa inú ìwé mímọ́ wípé kí ẹ ka àkósórí tàbí wípé kí ẹ dáhùn ìbéèrè kan àmàrí yìn ṣé kìí ṣe pé ẹ wá sílé ìsìn ọ̀nà mi pọ̀ wàhálà tó dé bá mi nísìn mi ò mọ bí màá ṣe yanjú ẹ ọlọ́run ló ń bá wa yanjú wàhálà jésù ló ń bá wa ru wàhálà wa lọ òun ló wá kó ẹ̀ṣẹ̀ àti àwọn nǹkan tó wá sí ìgbésí ayé wa gẹ́gẹ́ bí ègún nítorí ẹ̀ṣẹ̀ òun ló wá kó wọn lọ a ò ṣe wá sẹ́sẹ̀ àgbélébò a ṣe ń rìn káàkiri a fẹ́ di ọmọ onínàkúnà a ń fà sẹ́yìn nítorí ìnira àti ìpọ́njú àti nítorí àwọn àjálù tó ń dé bá wa nínú ayé èyí ni ìṣe àwọn ẹlòmíràn wọ́n máa ṣe bẹ́ni tí kò nírètí wọ́n máa ṣe bẹ́ni tí kò lọ́lọ́run wọ́n máa ṣe bí ẹni tí kò lè gbàdúrà wọ́n máa ṣe bí ẹni tí kò ní ìgbàgbọ́ nínú ọlọ́run ṣùgbọ́n jẹ́ kí ó dá ọ lójú bí a bá ní olúwa bí a bá sì wà nínú olúwa kò sí ìṣòro tí ó lè dé bá wa tí agbára ọlọ́run ò ká kò sí òkè tí ó lè wà níwájú wa tí agbára ọlọ́run kò lè ṣí nídìí kò sí àìsàn tí ó lè wà nínú àgọ́ ara wa tí ìwòsàn tí a ní láti inú ìnà Jésù Kristì tí ó lè dé bá wa kò sí àwọn nǹkan tí ó lè dé nínú ẹbí níbi iṣẹ́ ládùúgbò lábúlé lọ́dọ̀ àwọn òbí wa tí ọlọ́run kò kápá rẹ̀ nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a wà pẹ̀lú olúwa ó yẹ kí a gbọ́ràn sí ọlọ́run lẹ́nu ó yẹ kí a máa gbàdúrà sí i nígbà ìnira àti nígbà ìpọ́njú wa kí a mọ̀ wípé kò sóhun tó ṣẹ̀yìn ọlọ́run ṣé o mọ̀ wípé gbogbo wàhálà tí a ní ọlọ́run mọ̀ nípa wọn ó sì ṣetán láti mú wọn kúrò ohun tí àwọn ẹlòmíràn máa ń rò ni wípé ọlọ́run ò rí wàhálà wọn ọlọ́run ò sì ṣetán láti mú wàhálà wọn kúrò ṣùgbọ́n ẹ̀tàn èṣù ni èyí ó yẹ kí a mọ̀ wípé ọlọ́run mọ wàhálà wa ó sì mọ ìpọ́njú tí a ń là kọjá ó sì mọ bí òun ṣe lè yọ wá kúrò nínú wọn nínú Exodus orí kẹta oriketa ese ikeje oluwa si wepe ni toto emi ti ri iponju awon eniyan mi ti o wa ni Egypt mo si gbo igbe won nitori awon akonisise won nitori ti mo mo ibanuje won emi si sokale wa lati gba won lowo awon ara Egypt ye ka menu duro nibe nihi an so fun wa wi pe olorun ni o mo iponju awon mo Israeli awon mo Israeli won yi won le salaimo wi pe olorun mo nipa iponju won ki se be nikan won le se alairan ti wi pe olorun ti so fun Abraham wi pe Abraham awon omo re ni iran kerin wi pe won o lo si ile ajeji ni ile ajeji yi owo mu o jade wa si ile ileri awon won yi ti gbagbe o sese ki awa na ki a ti gbagbe wo pe enikokan wa ti amo olorun enikokan wa ti amo Jesu Christi gege bi olugbala enikokan wa ti a ti di atun bi olorun seso lori wa o mo igbese aye wa o mo isoro wa o mo idanwo to doju ko wa o mo awon iponju ti a nla koja o mo omi jijin ti o wa ni waju wa ati awon oke ti o wa ni waju wa o ni emi ti ri iponju awon eniyan mi emi ti ri iponju awon eniyan mi gbogbo awon ohun ti o pamo fun eniyan gbogbo awon ohun ti eniyan ko nani tabi ti won ko mo nipa re ni igbese aye re olorun mo nipa won o si daju wi pe olorun yo mu won kuro bi abagbadura ti a si gbagbo se oran ti okunrin kan Job ni an pe oruko re oran ti wahala to de ba ninu ebi oran ti isele ti o sele si gbogbo awon omo re oran ti eyi ti iyawo re so o si ranti awon esun ti awon ore re ti won fi sun be ni we pe o je odaran tabi o je elese ti o buruju won ro we pe nitori be ni awon kan won se sele si kini idahun Job wo Job oriketalelogun Job oriketalelogun ese ikewa sugbon o mo ona ti emi nto nigbati o ba dan mi wo emi o jade bi wura nigbati o ba dan mi wo emi o jade bi wura opolopo ninu wa ni a ko mo ise olorun a ko mo idi ti olorun fi ngba awon nkankan laye sugbon Job o je ologbon o je eni ti oyeye o je eni ti o mo inu olorun o ni sugbon o mo ona ti emi nto o ye ki eni kokan wa ki a le so be o ye ki eni kokan wa ki a le ni igbagbo ati ifokantan ninu olorun wi pe o mo ona ti a wa nto o ni nigbati o ba dan mi wo nigbati o ba dan mi wo kini itumo yi wi pe ki a dan eniyan wo awa ti a je agbalagba ti a ni omo ti o lo si ile eko a mo wi pe omo ile eko yi a ki gbe won si class iwaju bi ki ba se wi pe a dan won wo bi ki ba se wi pe a yiri won wo lati mo kini oye ti won ni kini eko ti won ti ko bawo ni won se japapa si ninu awon eko ti won ti ko bi ki ba se wi pe a se idanwo fun won a kì í gbé wọn síwájú àwa náà o mọ̀ wípé ẹni tí ọlọ́run bá fẹ́ dá lọ́lá ẹni tí ọlọ́run bá fẹ́ fi sí ipò gíga ọlọ́run lè fi àyè sílẹ̀ kí àwọn wàhálà kan kí wọ́n dán ìgbàgbọ́ rẹ̀ wò ó ṣeéṣe kí èyí kí ó yà ọ́ lẹ́nu ṣùgbọ́n jẹ́ kí n sọ fún ọ àwọn ènìyàn wa wọ́n máa ń sọ fún wa wípé ìkòkò tí ó sebẹ̀ tó dùn ìdí rẹ̀ á gbóná èyí ni wípé bí ìkòkò lè sebẹ̀ tó dùn tàbí kí ó wá oúnjẹ tí ó lè bọ́ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn bí kì í bá ṣe wípé a dáná sí ìdí rẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ nìkan ìkòkò tí a ń sọ nípa rẹ̀ yìí kí ó tó di wípé a gbé wá sọ́jà láti tà fún ẹnikẹ́ni àti kọ́kọ́ fi sínú iná kí iná yìí kí ó lè sèé jiná àwa náà ò mọ̀ wípé a dàbí àwọn jagunjagun kí àwọn jagunjagun kí ó tó wá sójú ogun a ó ti múra wọn sílẹ̀ a ó ti pèsè wọn sílẹ̀ a ó ti yiri wọn wò dáradára a ó ti dán wọn wò dáradára
0: àwa náà kí a tó jáde bí wúrà kí a tó jẹ́ ohun èlò bí ọlá sí ní ọwọ́ ọlọ́run àwọn nǹkan mìíràn wà tí a ní láti là kọjá bí a bá ń sọ nípa ìdáríjì o lè mọ̀ bóyá o lè dáríji ẹnikẹ́ni bí ọlọ́run ò bá fi ààyè sílẹ̀ fún àwọn kan láti ṣe ọ́ bí a bá ń sọ nípa ìgbàgbọ́ nínú ọlọ́run o lè mọ̀ bóyá o ní ìgbàgbọ́ nínú ọlọ́run o ṣàìsàn rí o ní wàhálà rí báwo ni ìgbàgbọ́ rẹ yóò ṣe gbóná báwo ni ìgbàgbọ́ rẹ yóò ṣe dàgbà báwo ni àdúrà rẹ yóò ṣe múnádóko nígbà tí o tilẹ̀ ní wàhálà kan tó ń gbàdúrà lórí rẹ̀ rí èyí ni ọlọ́run máa ń ṣe ń fi ààyè sílẹ̀ wípé àwọn nǹkan wọ̀nyí wọ́n lè yire wa wò wọ́n lè dán ìgbàgbọ́ wa wò wípé nígbà tí àwọn nǹkan wọ̀nyí bá parí tán a ó jáde bíi wúrà ṣùgbọ́n ó yẹ kí ó yé wa ohun tí a ń sọ ni wípé ọlọ́run mọ ìṣòro wa ọlọ́run mọ àwọn ohun tí a ń là kọjá ó sì dájú wípé ọlọ́run lè gbà wá wo orin dáfídì lẹ́ẹ̀kan sí i orin dáfídì orí kejìlá ẹsẹ̀ ìkarùn-ún nítorí ìnira àwọn tálákà nítorí ìmí ẹ̀dùn àwọn aláìní olúwa wípé nígbà yìí èmi ó dìde èmi ó sì yọ sí ibi àìléwu kúrò lọ́wọ́ ẹni tí ń fẹ́ sí i níhìn ni ọlọ́run sọ fún wa wípé bí tálákà bá jẹ́ ẹni tí a ń nilára bí àwọn aláìní bá mí ìmí ẹ̀dùn sí olúwa wípé olúwa yóò dìde láti gbà wọ́n àti láti yọ wọ́n kúrò nínú àwọn nǹkan tí ó rọgbà yí wọn ká àti àwọn tí ó ń gbéraga lórí wọn wípé òun ó gbà wọ́n ó yẹ kí a mọ̀ wípé bí àwọn ọ̀tá wa bí wọ́n tilẹ̀ lágbára jù wá lọ bí àwọn ọ̀tá wa bí wọ́n tilẹ̀ ní ohun ìjà olóró ju tiwa lọ bí àwọn ọ̀tá

Ọlọ́run yóò gbà wá. Ọlọ́run yóò tò wá sílẹ̀. Ọlọ́run yóò dá wa ní ìdè. Kì yóò jẹ́ kí àwọn ọ̀tá kí wọn kí ó gbé wa mì. Ṣùgbọ́n kí ni a lè ṣe? Tí a ó fi ní ìdáǹdè pípé, ìdáǹdè kíkún, kí ni a sì lè ṣe? Lẹ́yìn ìgbà tí a bá ti ní ìdáǹdè pípé yìí láti pa ìdáǹdè náà mọ́, jẹ́ kí a wò ó. Ìkíní, a ní láti jẹ́ ẹni tí ó mọ Olúwa àti ẹni tí Olúwa mọ̀ gẹ́gẹ́ bí ẹni tirẹ̀. A ní láti di àtúnbí. A ní láti di ọmọ Ọlọ́run, nítorí èyí ni a fi lè ní ìṣẹ́gun. Wo ìwé Isaiah 44:50. Orí 44:50, ẹsẹ̀ tí ó gbẹ̀yìn. Kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè ṣe nǹkan, àti gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ ó dálé ẹ̀bi. Èyí ni ogún àwọn ìránṣẹ́ Olúwa. Láti ọ̀dọ̀ mi ni òdodo wọn ti wá, ni Olúwa wí. Níhìn-ín, ó sọ wípé èyí ni ogún àwọn ìránṣẹ́ Olúwa. Èyí ni wípé bí a bá fẹ́ ní ìdáǹdè, tí a sì fẹ́ wà ní ipò tí ó jẹ́ pé kò sí ohun ìjà tí a lè ṣe sí wa, tí ó lè ṣe wá ní nǹkan, a ní láti jẹ́ ìránṣẹ́ Olúwa. A ní láti jẹ́ ẹni tí ó mọ Ọlọ́run. A ní láti jẹ́ ẹni tí ó ti bá Ọlọ́run lajà nípa kíkọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀. A sì ti gba iṣẹ́ orí igi àgbélébó tí Jésù ṣe, àti gbà á gbọ́. Ó ní bí ó bá rí bẹ́ẹ̀, kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè ṣe ọ ní nǹkan. Àti gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ ó dá lẹ́bi. Mo fẹ́ kí ó di mọ̀ fún ọ wípé kí Isaiah kí ó tún máa sọ ọ̀rọ̀ yìí fún àwọn ọmọ Ísírẹ́lì, àwọn ohun púpọ̀ ni ó ti ṣẹlẹ̀. Lára àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ti ṣẹlẹ̀ ni a rí nínú Isaiah 43:30. Ṣé kíákíá kí o ṣí Bíbélì rẹ, kí n kà á sí ọ létí láti ẹsẹ̀ ìkíní. Ó sì ṣe nígbà tí Hesekiah ọba gbọ́, ó fa aṣọ rẹ̀ ya, ó sì fi aṣọ ọ̀fọ̀ bora, ó sì lọ sínú ilé Olúwa. Ohun kan ni ó ṣẹlẹ̀ níhìn-ín. Ọba Assyria ni ó rán àwọn ìránṣẹ́ rẹ̀ láti dẹ́rùba Hesekiah. Ọba Assyria sì ń sọ fún wípé kò sí bí ó ṣe lè gbàdúrà tó, kò sí bí ó ṣe lè gbẹ́kẹ̀lé Ọlọ́run tó, wípé òun ó ṣẹ́gun rẹ̀, òun ó ṣẹ́gun àwọn ènìyàn rẹ̀, òun ó kó wọn lọ gẹ́gẹ́ bí ẹrú, òun ó sì ṣe ìpalára púpọ̀ sí wọn. Ó sì bẹ̀rẹ̀ sí ní gbàdúrà níwájú Olúwa. Níhìn-ín ni Ọlọ́run ti fún ní ìṣẹ́gun. Bí ó tilẹ̀ jẹ́ wípé ọba Assyria ó jẹ́ ẹni tí ó ní àwọn ohun ìjà olóró púpọ̀, ṣùgbọ́n ọba Hesekiah kò ní ohun púpọ̀. Ẹ̀rù ń bà á, ṣùgbọ́n a sọ fún wa wípé bí a bá jẹ ẹni bí ìtinú Ọlọ́run, ẹni tí ó gbẹ́kẹ̀lé Ọlọ́run, wípé bí a tilẹ̀ dìde ogun sí wa, bí a tilẹ̀ kọjú ìjà sí wa, bí àwọn aláìgbàgbọ́, bí wọ́n tilẹ̀ dó tì wá, tí wọ́n fẹ́ ṣe wá ní ibi, wípé Ọlọ́run ní òun ó dá wa sílẹ̀, Ọlọ́run ní òun ó gbèjà wa. Wo ẹsẹ̀ 23. Nítorí náà báyìí ni Olúwa wí, ní ti ọba Assyria, òun kì yóò wá sí ìlú yìí, bẹ́ẹ̀ ni kì yóò ta ọfà kan síbẹ̀, kì yóò sì mú asà wá síwájú rẹ̀, bẹ́ẹ̀ ni kì yóò sì wá odi tì. Níhìn-ín ni Ọlọ́run sọ fún Hesekiah wípé o mọ̀ pé kò sí ìjà tí ọba Assyria ṣe sí ọ tí ó lè ṣe ọ ní nǹkan, nítorí wípé Ọlọ́run ti ṣetán láti dáàbò bo ìlú yìí. Ó ní ọba Assyria kì yóò wá sí ìlú yìí. Ó dá mi lójú wípé ọba Assyria, èyí ni ọba tàbí alágbára nínú àwọn ẹgbẹ́ òkùnkùn, àwọn alágbára òkùnkùn, wọn kì yóò wá sí ilé rẹ̀, wọn kì yóò wá sí ọ̀dọ̀ àwọn ọmọ rẹ̀. Ó ní kì yóò sì ta ọfà síbẹ̀, ọfà ọ̀tá kì yóò wá sílé rẹ̀, lórúkọ Jésù. Padà sí Isaiah 44:50, kí o wo 17. Kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí o lè ṣe ọ ní nǹkan. Isaiah ó rán àwọn ọmọ Ísírẹ́lì létí kí wọn kí ó rántí òbí ọba Egypt bí ó ti lágbára tó, ṣùgbọ́n kò sí ohun

0: ẹnu rẹ̀ lu ayé, òun sì fi èémí ète rẹ̀ lu àwọn ènìyàn búburú pa. Òdodo yóò sì jẹ́ àmùrè ẹ̀gbẹ́ rẹ̀, àti ìṣòtítọ́ àmùrè inú rẹ̀. Ìkokò pẹ̀lú yóò máa bá ọ̀dọ́ àgùntàn gbé pọ̀. Kìnìún yóò sì dùbúlẹ̀ pẹ̀lú ọmọ ewúrẹ́, àti ọmọ màlúù, àti ọmọ kìnìún, àti ẹgbọrọ ẹran àbọ́pa yóò máa gbé pọ̀. Ọmọ kékeré yóò sì máa dà wọ́n. Màlúù àti bíárì yóò sì máa jẹ pọ̀. Ọmọ wọn yóò dùbúlẹ̀ pọ̀. Kìnìún yóò sì jẹ koríko bíi màlúù. Ọmọ ẹnu ọmú yóò sì ṣeré ní ihò pamọ́lẹ̀, àti ọmọ tí ajá lẹ́nu ọmú yóò sì fi ọwọ́ rẹ̀ sí ihò ejò. Wọn kì yóò pani lára, bẹ́ẹ̀ ni wọn kì yóò pani run ní gbogbo òkè mímọ́ mi, nítorí ayé yóò kún fún ìmọ̀ Olúwa gẹ́gẹ́ bí omi ti bo òkun. Àti ní ọjọ́ náà, òkúté Jésè kan yóò wà tí yóò dúró fún ọ̀págun àwọn ènìyàn. Ó ní àwọn kèfèrí yóò wárí, ìsinmi rẹ̀ yóò sì ní ògo, yóò sì ṣe ní ọjọ́ náà ni Olúwa yóò tún ọwọ́ rẹ̀ láti gba àwọn ènìyàn rẹ̀ yóò kù padà, tí yóò kù láti Assyria, àti láti Egypt, àti láti Patrosi, àti láti Kushi, àti láti Elamu, àti Shinari, àti láti Hamati, àti láti àwọn erékùsù òkun wá. Òun ó sì gbé ọ̀págun kan dúró fún àwọn orílẹ̀-èdè, yóò sì gbá àwọn àṣàtì jọ, yóò sì kó àwọn tí a túká ní Júdà jọ láti igun mẹ́rin ayé wá. Ìlara Efraimu yóò sì tán kúrò. Efraimu kì yóò ṣe ìlara Júdà. Júdà kì yóò sì ba Efraimu nínú jẹ́. Ṣùgbọ́n wọn ó sì fò mọ́ èjìká àwọn Filistini sí àìwọ̀ ọ̀run. Wọ́n jùmọ̀ ba àwọn ti ìlà ọ̀run jẹ́. Wọ́n sì gbé ọwọ́ lé Edomu àti Moabu. Àwọn ọmọ Amoni yóò sì gbà wọ́n gbọ́. Olúwa yóò sì pa ahọ́n òkun Egypt run túútú. Ẹ̀fúùfù líle rẹ̀ ni yóò sì mi ọwọ́ rẹ̀ lórí odò náà. Yóò sì lù ú ní ìṣàn méje. Yóò sì jẹ́ kí ènìyàn ré kọjá ní bàtà gbígbẹ. Ọ̀nà òpópó kan yóò sì wà fún ìyókù àwọn ènìyàn rẹ̀ tí yóò kù láti Assyria, gẹ́gẹ́ bí ó ti rí fún Israẹli lé ọjọ́ tí ó gòkè jáde kúrò ní ilẹ̀ Egypt.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, olóore ọ̀fẹ́, onífẹ́ jùlọ, a dúpẹ́ lọ́wọ́ yín wípé a tún wá lónìí láti wá gbọ́ ọ̀rọ̀ yín. A wá lónìí fún ìsọjí, a wá lónìí fún ìdáhùn sí àdúrà, a wá lónìí fún ìmọ́lẹ̀ nínú òkùnkùn ayé yìí. A wá lónìí láti lè jẹ́ kí ẹ tán àwọn àìní tí ó wà ní ìgbésí ayé wa. A dúpẹ́ wípé ojoojúmọ́ ni à ń rí yín bá. A dúpẹ́ wípé ẹ kìí ṣípò padà. A dúpẹ́ wípé ẹ kò yí padà. A dúpẹ́ wípé lójoojúmọ́ ni ìlérí yín ló ń dọ̀tun. Lójoojúmọ́ ni ìjólóòtọ́ yín ló ń dọ̀tun. Lójoojúmọ́ ni àánú yín lórí wa, oore ọ̀fẹ́ yín lórí wa ló ń dọ̀tun. Lójoojúmọ́ lẹ mú kí ìbùkún àtọ̀run wá, kí ó wá sí ìgbésí ayé wa. Ẹ gba ọpẹ́ wa lórúkọ Jésù. Bí a ti wá lónìí, bí ẹ ti ń bá wa sọ̀rọ̀, à ń bẹ̀ yín wípé ẹ ó fún wa ní ààyè àti àǹfààní láti ṣe ọkàn wa payá, láti gbọ́ ọ̀rọ̀ yín. À ń bẹ̀bẹ̀ wípé ọ̀rọ̀ yìí yóò ṣe wá láǹfààní. À ń bẹ̀bẹ̀ wípé ọ̀rọ̀ yìí yóò tan ìmọ́lẹ̀ sí ọkàn wa. À ń bẹ̀bẹ̀ wípé ọ̀rọ̀ yìí yóò sọ wá di alágbára, yóò fún wa ní okun, yóò kọ́ wa bí a ti ń gbàdúrà, yóò kọ́ wa bí a ti ń rí ìdáhùn sí àdúrà wa. A bẹ̀bẹ̀ wípé bí ẹ ti ń bá a sọ̀rọ̀, a kò ní jẹ́ kí ohunkóhun kí ó di wa lọ́wọ́. Wípé a ó fetí sí ọ̀rọ̀ náà, a ó dúró lórí ọ̀rọ̀ náà, a ó ṣe ohun gbogbo tí ẹ fẹ́ kí a ṣe, àti wípé ìbùkún yín látòkè wá, àti wípé iṣẹ́ ìyanu látòkè wá yóò jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí ẹ wo Matthew orí karùn-ún, ẹsẹ̀ ìkeje. Matthew orí karùn-ún, ẹsẹ̀ ìkeje. Alábùkún fún lé àwọn aláàánú, nítorí wọn ó rí àánú gbà. Alábùkún fún lé àwọn aláàánú, nítorí wọn ó rí àánú gbà. Ẹ jẹ́ kí a wo Samueli kejì. Samueli kejì orí kejìlélógún, ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Fún aláàánú ni ìwọ ó fi ara rẹ hàn fún bí aláàánú.

Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa, Bàbá Jésù Kristì Olúwa wa, a dúpẹ́ wípé ó tún wùn yín nínú àánú yín lẹ́ẹ̀kan sí láti kó àjọpọ̀ sọ́dọ̀ ara yín láti bá wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí bàbá sí ọmọ, láti jẹ́ kí a mọ̀ wípé síbẹ̀ ẹ jẹ́ olóòótọ́, síbẹ̀ ẹ jẹ́ aláàánú, síbẹ̀ ìlérí yín.

ó ní láti máa rántí Goliath, ó ní láti rántí wípé nígbà tí àwọn ọmọ Israeli tí wọ́n kọjú ìjà ogun sí àwọn ará Philistine ni Goliath gẹ́gẹ́ bí ẹnìkan ló jáde. Ìgbẹ́kẹ̀lé rẹ̀ ó wà nínú kẹ̀kẹ́ àti ẹṣin, ó wà nínú ohun ìjà èyí tí àwọn ti ṣe pẹ̀lú ọgbọ́n ènìyàn, ṣùgbọ́n ìgbẹ́kẹ̀lé Dáfídì ó wà ní orúkọ Olúwa. Ẹni ó fi sọ fún wa wípé àwọn ẹlòmíràn gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́, àwọn ẹlòmíràn gbẹ́kẹ̀lé ẹṣin, àwọn ẹlòmíràn yìí wọ́n jẹ́ àwọn aláìlọ́lọ́run, wọ́n jẹ́ àwọn kèfèrí, àwọn tí kò mọ Ọlọ́run aláàyè, àwọn tí òtítọ́ Bíbélì, àwọn tí ìmọ́lẹ̀ ìhìnrere kò tí ìmọ́lẹ̀ fún, àwọn yìí ni wọ́n gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́ tí wọ́n sì gbẹ́kẹ̀lé ẹṣin. Ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé nínú ayé tí a wà yìí, kìí ṣe àwọn tí kò ti kà Bíbélì rí nìkan ṣoṣo, kìí ṣe àwọn tí kì í lọ sílé ìsìn nìkan ṣoṣo ni ó ń gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́ àti ni ó ń gbẹ́kẹ̀lé ẹṣin. Mo sọ fún ọ tẹ́lẹ̀ wípé bí a bá ti bí ẹnì kọ̀ọ̀kan sínú ayé, àbí sójú ogun, àbí sójú ìwàyà ìjà, nítorí wípé èṣù ńlá ti bá ẹnì kọ̀ọ̀kan jagun, nítorí wípé ẹ̀ṣẹ̀ àti àwọn ẹran ara wọn ní láti bá ẹnì kọ̀ọ̀kan jagun, nítorí pé ayé tí a wà pẹ̀lú ní láti bá ẹnì kọ̀ọ̀kan jagun. Èyí ni Jésù sọ fún wa wípé nínú ayé o, ẹ ó rí ìpọ́njú, ẹ ó rí inúnibíni, ẹ ó rí ìjà, ó ní ṣùgbọ́n ẹ tújúká, nítorí èmi ti ṣẹ́gun ayé. Ó ṣe ní láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fi lọ sí ilé ìsìn, ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n rò wípé àwọn jẹ́ ẹni bíi ti inú Ọlọ́run, ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n rò wípé àwọn ń sin Ọlọ́run nínú ìwàyà ìjà nínú ayé yìí, nínú ogun ayé yìí, nínú ìṣòro ayé yìí, nínú tẹ̀m̀bẹ̀lẹ̀kún, nínú rúkọ ìrúdò tí ó wà nínú ayé, ìgbẹ́kẹ̀lé wọn kìí ṣe nínú Ọlọ́run. Ìgbẹ́kẹ̀lé wọn a máa wà nínú ohun ìjà ti ara, ìgbẹ́kẹ̀lé wọn a máa wà nínú agbára wọn, ìgbẹ́kẹ̀lé wọn a máa wà nínú ìrírí tí àwọn ti ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìgbẹ́kẹ̀lé wọn a máa wà nínú bàbá àṣàlẹ̀, a máa wà nínú ẹnìkan tàbí nínú ẹlòmíràn, tàbí ẹlòmíràn máa fi ìgbẹ́kẹ̀lé rẹ̀ sí orí àwọn òrìṣà. Ó ní ṣùgbọ́n àwa ò rántí orúkọ Olúwa Ọlọ́run wa. Jẹ́ kí a wo àwọn tí ó gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́ àti àwọn tí ó gbẹ́kẹ̀lé ẹṣin. Mo ti sọ díẹ̀ fún ọ nípa ti àwọn ọmọ Íjíbítì. Jẹ́ kí a wo Goliath tí mo mẹ́nu bà lẹ́ẹ̀kan nínú Samueli kíní orí kẹtàdínlógún. Wo láti ẹsẹ̀ ìkọkànlélógójì. Filistini náà sì ń bọ̀, ó sì súnmọ́ Dáfídì àti ọkùnrin tí ó ru àwa rẹ̀ sì ń bọ̀ níwájú rẹ̀. Nígbà tí Filistini náà sì wò tí ó sì rí Dáfídì, ó ṣáta rẹ̀, èyí ni wípé ó kẹ́gan rẹ̀, nítorí pé ọ̀dọ́mọdékùnrin ní ṣe, ó pọ́n, ó sì ṣe arẹwà ènìyàn. Filistini náà sì wé fún Dáfídì pé èmi ha ń ṣe ajábí tí ìwọ fi mú ọ̀pá tọ̀ mí wá. Filistini náà sì fi Dáfídì ré nípa àwọn Ọlọ́run rẹ̀, àwọn òrìṣà rẹ̀. Filistini náà sì wé fún Dáfídì pé máa bọ̀, èmi ó sì fi ẹran ara rẹ̀ fún àwọn ẹyẹ ojú ọ̀run àti fún àwọn ẹranko pápá. Dáfídì sì wé fún Filistini náà pé ìwọ mú idà àti ọkọ̀ àti àwà tọ̀ mí wá, ṣùgbọ́n èmi tọ̀ ọ́ wá lé orúkọ Olúwa àwọn ọmọ ogun, Ọlọ́run ogun Ísírẹ́lì tí ìwọ ti gàn. Ṣèrántí wípé àwọn ẹlòmíràn gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́, àwọn ẹlòmíràn gbẹ́kẹ̀lé ẹṣin. Èyí ni Goliath ṣe, nítorí wípé ó gbẹ́kẹ̀lé ọfà, ó gbẹ́kẹ̀lé àwọn ohun ìjà, àwọn kèfèrí, ó gbẹ́kẹ̀lé àwọn ohun ìjà tí wọ́n fi ọgbọ́n ènìyàn tí wọ́n fi ṣe. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ó gbẹ́kẹ̀lé agbára ohun tìkára rẹ̀, ó gbẹ́kẹ̀lé ìrírí tí òun ti ní láti ojú ogun tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ó ṣáta, ó kẹ́gan Dáfídì, ó gbẹ́kẹ̀lé àwọn òrìṣà rẹ̀, nítorí pé Filistini náà sì fi ré, ó fi bú nípa àwọn Ọlọ́run rẹ̀, nípa àwọn òrìṣà rẹ̀. Ṣùgbọ́n bí o bá mọ ìtàn yìí dáradára, ó rí wípé aṣẹ́gun Filistini yìí, aṣẹ́gun rẹ̀ nítorí wípé ìgbẹ́kẹ̀lé rẹ̀ kò sí nínú Ọlọ́run. Aṣẹ́gun lè àwá jẹ́ nígbà tí a bá gbẹ́kẹ̀lé orúkọ Olúwa Ọlọ́run wa.
ṣùgbọ́n jẹ́kẹ́ àwò àwọn ẹlòmíràn fún ààbò wọ́n máa ń gbẹ́kẹ̀lé àwọn agbára òkùnkùn, wọ́n máa ń lọ sí ìmùlẹ̀ pẹ̀lú àwọn agbára òkùnkùn ní ìròwé pé ìmùlẹ̀ wọn tàbí ẹ̀jẹ̀ tí wọ́n ti bá ikú àti ọ̀run àpáàdì àti sàtánì dá wípé yóò fún wọn ní ààbò. Jẹ́ kí a wo Isaiah orí 32. Kí a wo àwọn ìgbẹ́kẹ̀lé tí àwọn ẹlòmíràn ní láti ẹsẹ̀ 14. Nítorí náà ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa, ẹ̀yin ẹlẹ́gàn tí ń ṣe àkóso àwọn ènìyàn yìí tí ń bẹ ní Jerusalemu, nítorí ẹ̀yin ti wípé àwa ti bá ikú dá má jẹ̀mu, a sì ti bá ipò òkú múlẹ̀, nígbà tí pàṣán gígùn yóò làájá kì yóò dé ọ̀dọ̀ wa, nítorí àwa ti fi èké ṣe ààbò wa àti lábẹ́ irọ́ lí àwa fi ara pamọ́ sí. Ṣé o rí wípé ọ̀pọ̀lọpọ̀ èyí tí wọn ìbá fi gbẹ́kẹ̀lé Ọlọ́run wọn á lọ múlẹ̀, àwọn ẹlòmíràn wọn á lọ sínú ẹgbẹ́ òkùnkùn, àwọn ẹlòmíràn wọn á fi àwọn ẹ̀mí iyemọja tàbí àwọn ẹ̀mí òkùnkùn tàbí àwọn ẹ̀mí alálùpàyídà wọn á fi ṣe agbára wọn, wọn á fi ṣe àṣà wọn, wọn á sì gbẹ́kẹ̀lé. Wọn á rò wípé bí ìjàmbá bá fẹ́ dé wípé egbé yóò gbé wọn, wọn ò ní farapa. Wọn á gbẹ́kẹ̀lé àwọn ohun asán, wọn á fi irọ́ ṣe ìgbẹ́kẹ̀lé wọn, òní ó ń sọ níhìn wípé àwọn ti bá ikú dá má jẹ̀mu. Àwọn ẹlòmíràn wà tí wọ́n rò wípé àwọn ti bá ikú dá má jẹ̀mu, wípé wọ́n ti fi àkókò sí ìgbà tí àwọn lè kó, wípé wọ́n láti gbé ọdún báyìí láyé, ní àkókò ìgbà yìí dé ìgbà náà àwọn ní láti lówó ni, àwọn ní láti ní nǹkan báyìí, àwọn ní láti yítọ̀, nítorí pé àwọn mọ̀ wípé kò tí ì sí ikú lójú wọn nísinsìnyí. Wọ́n rò wípé májẹ̀mú tí àwọn ti dá nínú ẹgbẹ́ òkùnkùn, wọ́n rò wípé ó lè dúró, àwọn rò wípé wọ́n ti bá ipò òkú múlẹ̀, wípé àwọn lè fa ọjọ́ wọn gùn, àwọn lè gbé tó àkókò tí wọ́n ń fẹ́ nínú ayé. Ṣùgbọ́n Ọlọ́run jẹ́ kí ó di mímọ̀ fún wa wípé àwọn wọ̀nyìí tí wọ́n rò wípé nígbà tí pàṣán gígùn yóò bá làájá tí yóò la ilẹ̀ náà já, yóò kọlu ẹnì kọ̀ọ̀kan, wípé kì yóò dé ọ̀dọ̀ àwọn, nítorí wípé àwọn ti fi èké ṣe ààbò wọn. Ǹjẹ́ ìwọ jẹ́ irú ènìyàn bẹ́ẹ̀ tí ó jẹ́ wípé èké ìbọ̀rìṣà ni ó fi ṣe ààbò rẹ, èké babaláwo ni ó fi ṣe ìbọ̀rìṣà rẹ, èké àwọn wòlíì èké ni ó fi ṣe ààbò rẹ, èké àwọn ènìyàn tí wọ́n ń pa irọ́ fún ọ ni ó fi ṣe ààbò rẹ. Ó ní lábẹ́ irọ́ lè àwa fi ara wa pamọ́ sí, lábẹ́ irọ́ ẹni tí ó bá lọ sínú ẹgbẹ́ òkùnkùn tí ó rò wípé òun ní ààbò, lábẹ́ irọ́ ni ẹni bẹ́ẹ̀ ni ó fi ara pamọ́ sí. Ó ní ní ẹsẹ̀ 17, ìdájọ́ ni èmi ò fi lé ẹsẹ̀ pẹ̀lú, àti òdodo lè èmi ò fi lé òṣùwọ̀n. Yìnyín yóò gba ààbò èké lọ, omi ó sì kún bo ibi ìsásí mọ́lẹ̀. Ó ní bí ẹnikẹ́ni bá rò wípé òun ní ibi ìsásí kúrò nínú ìdájọ́ Ọlọ́run tí kò ronú padà, bí ẹnikẹ́ni bá rò wípé òun ní ibi ìsásí ní àkókò ìdájọ́ Ọlọ́run, ó ní omi kíkún ni yóò bo gbogbo ìsásí, ibi ìsásí yóò bò wọ́n mọ́lẹ̀. Kí a ronú àwọn tí wọ́n gbé ní àkókò ayé Noah. Bí Noah bí ó ti ń pọn ọkọ̀ ìgbàlà, bẹ́ẹ̀ ni ó ń sọ fún àwọn ènìyàn wọ̀nyí kí wọ́n kí ó ronú padà. Ṣùgbọ́n àwọn mìíràn wọ́n gbẹ́kẹ̀lé ọgbọ́n orí wọn, wọ́n sọ wípé òjò ò tí ì rọ̀ rí, àwọn ò mọ̀ bí tí òjò náà tí ó ti ń bọ̀ tí ó lè pa gbogbo ayé run. Àwọn ẹlòmíràn wọ́n rò wípé àwọn ní ìmọ̀, wọ́n sọ wípé àwọn ti ṣe àwárí nínú ìmọ̀ ìjìnlẹ̀ tí òjò àti tí ilẹ̀, wípé kò sí ohun tó jọ ìkún omi. Àwọn ẹlòmíràn wọ́n gbẹ́kẹ̀lé ó ṣeéṣe kí wọ́n ti kọ́lé ilé olókè gíga, kí wọn kí ó máa rò wípé bójo ti ẹ̀ dé, bí ìkún omi ti ẹ̀ dé. Àwọn ní ibi ìsásí, ṣùgbọ́n ní àkókò náà omi tí ó kún ni ó bo gbogbo ibi ìsásí mọ́lẹ̀. Ọlọ́run wa ń sọ wípé bákan náà ni, bí ẹnikẹ́ni bá rò wípé òun ní ààbò èké kan, bí ẹnikẹ́ni bá rò wípé òun ní ibi ìsásí kan, bí ẹnikẹ́ni bá rò wípé òun ní ìgbẹ́kẹ̀lé kan, wípé gbogbo ààbò èké, gbogbo ibi ìsásí ni omi ìdájọ́ Ọlọ́run, omi kíkún ti ìdájọ́ Ọlọ́run.
yóò bò mọ́lẹ̀ pátápátá. Nítorí bẹ́ẹ̀, fún ààbò, bí o bá gbẹ́kẹ̀lé àwọn agbára òkùnkùn, bí o bá gbẹ́kẹ̀lé àwọn ẹ̀mí òkùnkùn, ó dájú wípé ìdájọ́ Ọlọ́run kò ní rí irú ẹni bẹ́ẹ̀ kọjá. Àwọn ẹlòmíràn wọ́n máa ń gbẹ́kẹ̀lé àwọn ìlérí tí àwọn ènìyàn ẹlẹ́ran ara, àwọn ènìyàn tí wọ́n gbé ara kíkúwọ̀, wọ́n máa ń gbẹ́kẹ̀lé ìlérí tí irú ẹni bẹ́ẹ̀ ṣe fún wọn. Ó yẹ kí a mọ̀ wípé bí a bá ń fẹ́ ìrànlọ́wọ́, bí a bá ń fẹ́ ìpèsè, àtọ̀dọ̀ Ọlọ́run nìkan ni a ti lè rí àwọn nǹkan wọ̀nyí. Ó ṣe láàánú wípé àwọn ẹlòmíràn tí wọ́n fẹ́ gbéyàwó, èyí tí wọn ì bá fi gbàdúrà, èyí tí wọn ì bá fi wọ ojú Ọlọ́run, èyí tí wọn ì bá fi béèrè lọ́wọ́ Ọlọ́run, èyí tí wọn ì bá fi gbẹ́kẹ̀lé Ọlọ́run, gẹ́gẹ́ bí Ábírahámu ti ṣe pẹ̀lú Ísáàkì tí ó gbẹ́kẹ̀lé Ọlọ́run, tí ó sọ fún Eliézeri wípé áńgẹ́lì Ọlọ́run yóò lọ níwájú rẹ̀, Ọlọ́run tí èmi ń sìn yóò sì yan obìnrin rere fún Ísáàkì ọmọ mi, èyí tí wọn ì bá fi gbẹ́kẹ̀lé Ọlọ́run, kí wọn kí ó jẹ́ kí Ọlọ́run kí ó yàn fún wọn. Wọn máa gbẹ́kẹ̀lé àwọn ìlérí tàbí àwọn àbá tí àwọn ẹlòmíràn ń dá pẹ̀lú wọn. Àwọn tí wọ́n sì ń gbẹ́kẹ̀lé wọ̀nyí, wọn ò lọ́lọ́run, wọn ò nígbàlà, wọ́n jẹ́ àwọn tí ò lè gbàdúrà, wọ́n sì jẹ́ àwọn ènìyàn ẹlẹ́ran ara, àwọn tí ò mọ̀lá, àwọn tí ò mọ̀ kí lọ ọjọ́ ọ̀la yóò ti rí. Ẹlòmíràn bóyá ń wa iṣẹ́ ni. A máa gbẹ́kẹ̀lé lágbájá, a máa ní òun ní bàbá àṣàlẹ̀ níbì kan, òun ní ọ̀gá kan níbì kan, wípé ẹni ẹ kìí bá tì, nítorí wípé ó ti jẹ́ òṣèlú tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ó jẹ́ olówó, ó jẹ́ gbajúmọ̀, nítorí bẹ́ẹ̀ ó ti jẹ kó dà mí lójú wípé mo láti rí iṣẹ́ ni. Ó ṣe gbàdúrà, àdúrà kẹ̀, kí ni mo fẹ́ fàdúrà ṣe? Ó ṣe wá ojú Ọlọ́run, Ọlọ́run, kí ni mo fẹ́ fojú Ọlọ́run ṣe? Nígbà tí lágbájá ti wà ńbẹ̀, lágbájá lọ́lọ́run ẹ̀, lágbájá tó ń gbẹ́kẹ̀lé yìí, kò mọjọ́ tí lágbájá ó kú, kò mọjọ́ tí lágbájá ó fàyè sílẹ̀. Nítorí bẹ́ẹ̀, ìjà tilẹ̀ ni ó máa ń fa, ni ó máa ń wá sí ìgbé ayé àwọn ènìyàn bẹ́ẹ̀, nítorí pé wọ́n fẹ́ mú gba àwọn ìṣòro wọn kúrò nípa gbígbẹ́kẹ̀lé àwọn ènìyàn. Àwọn ènìyàn tó jẹ́ wípé wọn kò dúró pẹ́, àwọn ènìyàn tó jẹ́ wípé wọn kò ní pẹ́ fi ayé sílẹ̀. Èyí ni Ọlọ́run fi ń kìlọ̀ fún wa wípé kí a gbẹ́kẹ̀lé òun, kí a má ṣe gbẹ́kẹ̀lé àwọn ènìyàn ẹlẹ́ran ara. Wo Aísáyà orí 31, Aísáyà orí 31 ẹsẹ̀ kínní, ègbé ni fún àwọn tí ó sọ̀kalẹ̀ lọ sí Íjíbítì fún ìrànlọ́wọ́. Dúró níbẹ̀, bí a bá ń sọ nípa Íjíbítì, ó ń sọ wípé àwa tí a ti jáde kúrò nínú oko ẹrú, àwa tí Ọlọ́run ti ṣèrànwọ́ fún, tí ó ti fi oore ọ̀fẹ́ rẹ̀ fún, àwa tí a ń jó, tí a ń yọ̀, àwa tí a ń sọ fọ́lọ́run wípé a dúpẹ́ wípé ó dá wa sílẹ̀, ó gbà wá kúrò nínú ìsìnrú ayé, kúrò nínú ìsìnrú èṣù, kúrò nínú ẹbọ jíjẹ. Àwa tí ó jẹ́ wípé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bá a jí láàárọ̀, àgbo la ní láti mu, nítorí wọ́n á sọ wípé àwọn ayé ló kó ti wá, wọ́n á sọ wípé àwọn ènìyàn fẹ́ kí tiwa dára. Nítorí bẹ́ẹ̀, ìgbẹ́rẹ́ sínsín, àgbo mímu àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan mìíràn tí a ń ṣe, ṣùgbọ́n nígbà tí ìfẹ́ inú Ọlọ́run tí ó jẹ́ tiwa, nígbà tí a gba ọkàn wa là, ni Ọlọ́run gbà wá kúrò nínú àwọn nǹkan wọ̀nyí, ṣùgbọ́n ó ṣe ni láàánú. Àwọn ẹlòmíràn lẹ́yìn tí wọ́n ti ní ìgbàlà, lẹ́yìn tí a ti mú wọn kúrò ní ilẹ̀ Íjíbítì, lẹ́yìn tí wọ́n ti wá sí ilẹ̀ ìlérí, lẹ́yìn tí wọ́n ti ní ìsinmi nínú Ọlọ́run, bí àìsàn bá dé, tàbí bí wọ́n bá ní ìdojúkọ, tàbí inúnibíni, tàbí ó ṣeéṣe kí ó jẹ́ wípé wọ́n ní wàhálà díẹ̀ nínú ẹbí, tàbí ó ṣeéṣe kó jẹ́ wípé àwọn àna ni wọn kò fẹ́ kí wọ́n rí ilé jókòó, tàbí ó ṣeéṣe kí ó jẹ́ wípé àwọn ọ̀tá ni wọ́n ń pinnu, ni wọ́n ń pèrò. Nítorí wọn, èyí tí wọn ì bá fi gbẹ́kẹ̀lé Ọlọ́run, èyí tí wọn ì bá fi sá sábẹ́ ààbò Ọlọ́run, èyí tí wọn ì bá fi wà lórí eékún wọn láti máa gbàdúrà kí Ọlọ́run kí ó lè yọ wọn, ó ṣe ni láàánú wípé wọn a tún sọ̀kalẹ̀ lọ sí Íjíbítì fún ìrànlọ́wọ́. Báwo ni ẹni tí ó jẹ́ ọmọ Ọlọ́run, báwo ni ó tún ṣe mọ ojú ilé babaláwo? Báwo ni ẹni tí ó jẹ́ ọmọ Ọlọ́run, báwo ni ó tún ti mọ, ó tún ṣe mọ ìdí ìbọ̀rìṣà? Báwo ni ẹni tí ó jẹ́ ọmọ Ọlọ́run, tí ó tún ti mọ ibi tí wọ́n ti ń sin èṣù? Ó ní ègbé ni fún àwọn tí ó sọ̀kalẹ̀ lọ sí Íjíbítì fún ìrànlọ́wọ́. Kí ni ṣe tí wọ́n máa ń sọ̀kalẹ̀ lọ fún Íjíbítì fún ìrànlọ́wọ́? Nítorí tí wọ́n ní wọ́n gbẹ́kẹ̀lé ẹṣin, tí wọ́n gbíyè lé kẹ̀kẹ́, nítorí tí wọ́n pọ̀, wọ́n sì gbẹ́kẹ̀lé ẹlẹ́ṣin, nítorí tí wọ́n lé agbára jọjọ. Ṣùgbọ́n
ti won ko wo eni mimo Israeli won ko